0: Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn ní Aísáyà orí ìkejìléní ogójì ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ. Èmi Olúwa ni ó ti pè ọ́ nínú òdodo, èmi ó sì di ọwọ́ rẹ mú, èmi ó sì pa ọ mọ́, èmi ó sì fi ọ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi le Olúwa, èyí le orúkọ mi, ògo mi ilé èmi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16 orí yìí kan náà, èmi ó sì mú àwọn afọ́jú bá ọ̀nà tí wọn kò mọ̀ wá. Èmi ó tọ wọn nínú ipa tí wọn kò tí ì mọ̀. Èmi ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ ní iwájú wọn, àti ohun wíwọ́ di títọ́. Nǹkan wọ̀nyí lè èmi ó ṣe fún wọn, èmi kì yóò sì kọ̀ wọ́n sílẹ̀. Ní àwọn ẹsẹ̀ tí mo ti kà fún ọ nínú májẹ̀mú titun àti májẹ̀mú láéláé, nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè tí ó sì lágbára, tí kì í tan ni jẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí kì í yẹ̀, àwọn wọ̀nyí ni a ti rí ìlérí púpọ̀ wípé ẹ̀mí Ọlọ́run wà ní ara Jésù Kristì ní ìlọ́po tí ó ré kọjá ti Ábrahámu, tí ó ré kọjá ti Mósè, tí ó ré kọjá ti Joshua, tí ó ré kọjá ti Elija, tí ó ré kọjá ti Elisha. Ẹ̀mí Ọlọ́run tí ó wà ní ara Jésù Kristì tí ó ré kọjá ti Dáfídì, tí ó ré kọjá ti wòlíì kankan tí a ti rí nínú ayé rí, tí ó ré kọjá ti ìránṣẹ́ Ọlọ́run tí ó wà yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun. Ẹ̀mí Olúwa tí ó sì wà lára Jésù yìí ló jẹ́ kí ó sọ fún ọ wípé òun yóò fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n kí a tó mọ̀ wípé báwo ni a ṣe lè gba ìrànwọ́ ní ọwọ́ Jésù, bí a bá fọ́jú kí ó lè la ojú wa, ó yẹ kí a mọ̀ àwọn wo ni Bíbélì ń pè ní afọ́jú. Nítorí ó ṣeé ṣe nígbà tí o gbọ́ wípé a fẹ́ sọ̀rọ̀ lórí ìríran fún àwọn afọ́jú, ó ṣeé ṣe kí o dìde, kí o gbé Bíbélì rẹ, kí o máa lọ sí ilé wípé ìgbà tí wọ́n bá fẹ́ sọ èyí tó kàn mí, màá padà wá, nítorí pé ojú mi ò fọ́, mi ò tiẹ̀ tí ìgbé gágà sí ojú rí, kò sí bó ṣe lè jìnà tó. Bí n bá wò ẹ́ lọ́ọ̀kan, màá mọ̀ pé lágbájá ló ń bọ̀ yẹn. Àwọn èèyàn tiẹ̀ máa ń sọ wípé ó dàbí ẹni pé ojú mẹ́rin ni mo fi ń ṣe ojú méjì. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ sọ̀rọ̀ lórí wípé ìríran fún àwọn afọ́jú, ó ṣeéṣe kí o sọ wípé èyí ni ọkàn mi, ó sì kàn ọ́. Mo bá gbọ́ wípé Jésù ń ṣe nǹkan kan, ó yẹ kí o yẹ ara rẹ wò wípé ǹjẹ́ ohun tí Jésù ń ṣe yìí, tí ó ń fi ìríran fún àwọn afọ́jú, ǹjẹ́ mi ò fẹ́ ní ìpín níbẹ̀? Mo sì gbàgbọ́ wípé oníkálukú wa ni ó fẹ́ ní ìpín nínú oore Jésù àti ìbùkún tí Jésù Kristì mú wá. Ṣùgbọ́n jẹ́ kí ó yẹ ọ wípé Jésù ni ó máa ń fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n mo ń béèrè ìbéèrè wípé àwọn wo ni Ọlọ́run kà sí afọ́jú? Àwọn wo ni ìwé mímọ́ kan mọ́ wọn létí wípé afọ́jú ni ọ́? Sá lọ sí ọ̀dọ̀ Jésù, kí Jésù kí ó ba lè fún ọ ní ìríran. Ní orí Aísáyà tí mo ń kà fún ọ, ní orí 142, láti ẹsẹ 18, ó wí pé gbọ́ ẹ̀yin adití, kí ẹ sì wò ẹ̀yin afọ́jú, kí ẹ̀yin kí ó lè rí i. Ta ni afọ́jú? Mo gbàgbọ́ wípé ìbéèrè yìí ni ó wà ní ọkàn rẹ, bí a ti ń kígbe ti an kilo ti an kera la ti an so wipe Jesu Christi ma nfi riran fun awon afoju o nbi mi lere wipe ta ni afoju gbo idahun ti Olorun fun o ni ese kokandini ogun ta ni afoju bi ko se iranse mi tabi abi ti bi iko ti mo ti ran ta ni afoju bi eni pipe ti o si foju bi iranse Oluwa o so fun o iye ki o mi o to o so fun o wipe o ni ta ni afoju bi iranse mi o ni awon ti mo ran nise awon ti mo gbe oro Olorun le lowo awon ti mo fi oro igbala ki won ma kede re ti mo so fun o ni ko si afoju bi ti won awon mo lefi awon eya Juda awon ti Olorun gbe dide ni ile Israeli we pe ki won je alore ati ajihin rere fun awon egbe won toku ni Olorun wa nke si won o ni egbo eyan abiti won ba wo fefefe won so pe tani Olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani Olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esin o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wipe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi Olorun ba nbere wipe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan Olorun wa so wipe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro Olorun iwo ti o pe ninu orin kiko iwo ti o pe ninu ise ajin rere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki Jesu ki o la loju bi o ba je be o je wipe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe Jesu ki o wa si igbesa aye mi wipe oju mi fo mo si fe ki Jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse Oluwa ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fi pe won ni afoju ni sise eti sugbon o n ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo n so fun wa ni ese ikewa mo si gbagbo wipe ko se ni ti o fe ba Olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o n se awon ti won ba Olorun jiyan awon ti Olorun so wipe afoju e wa kin layin ni oju ti won jiyan wipe o nda o emi ko mi o kin se afoju emi ti mo n se ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe paapa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le n pe lafoju emi ni mo n gbe opa fun alufa wa ni akoko ikore o ni ojuse ti mo n se gbo o awon ti won ba Olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan igbe ni fun eni ti n ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini won se tabi ise re pe ohun ko li owo o nso fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda re ja eni ti n jiyan eni ti Olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko Olorun fi eti e se ti e mo ri ran to se ari eni ti o riran to ti o fe iriran lodo Jesu so wa nbi rara o biro eni be ba wa o pada lo le nitori wi pe Olorun oni ba eni kankan se ti Olorun ba to si ona wi pe apoju ni to ni rara to ni o riran eyi ni o se awon farisi wo ni Johanu ori kesan mo se n pada bo ni Isaiah ori kerin din ni ogota sugbon wo Johanu ninu majemu titun Johanu ori kesan lati ese kokan din ni ogoji Jesu wi pe nitori idajo ni mo se wa si aye yi ke awon ti ko riran le riran ati ke awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbon kan won yi won si wi fun pe awa pelu foju bi Jesu wi fun won pe iba se pe eyin foju eyin ki ba ti le ese iba se pe e gba wi pe e foju e ba ti je wa ese yin kia kia ki a si gba okan yin la ese yin iba ti di pipare eyin ki iba ti le ese iba se pe eyin foju sugbon nisisin eyin wi pe awa riran nitori na ese yin wa sibe bi a ba n jiyan bi a ba so wi pe a je eni ti o riran nigba ti a je afoju o so wi pe ibaje ati idajo ati ese wa yo wa sibe sugbon bi olorun ti n pe afoju to n kire pe mo wa nbi o sanu fun mi lami loju je kin riran iru eni be lo ma n gba anu mo si gbagbo wi pe enikeni to wa nbi lasale yi bi o ba fi nkan kan bo ara e mole ti o ba fi ete sile ki o ma palapalapa bi o ba wa wi awa wi ati awijare bi o ba so wi pe o n je ariran nigba ti o je afoju bi o ba je gba ara re gege bi olorun ti gba bi o ba pe ara re ni oruko ti olorun pe ohun mo gba wi pe anu wa ni asale yi ore ofe si wa pelu wo Isaiah ori ikerin din ni ogota lati dahun ibere ti a bere ni isaju wi pe ta ni afoju ese ikewa Isaiah ori ikerin din ni ogota ese ikewa afoju le awon alore re ope ni gbogbo won odi aja ni won ti ko le igbo won a ma sun won dubule won fe ma to gbe awon alore awon ni wasu la n pe be awon to n lu ago ni owuro kutukutu wi pe e ronu piwada ijoba olorun ku si dede e ji ninu orun yin ki e gbadura e ke pe oluwa Jesu n bo awon won yin dan pe ni alore awon ti won pe wa wi pe ki a wa sin olorun awon ti won jade waasu sugbon nigba ti olorun wo won dele dele ti o wo inu okan won ti o wo iwa won ti o wo irin ese won ti o wo iwoso won ti o wo isise won ti o wo igbeyawo won ti o wo ikobirin jo won ti o wo bi won se n bimo bi won se n tomo o wa ni afoju le awon alore re o si n so wipe o pe ni won nkan to si se wa laanu ni wipe awa ti a n fe itosona o se wa laanu wipe awon afoju ni a n tele Jesu si je ki o di mo fun wa wipe bi afoju ba fi ona han afoju awon mejeji won se kini won ja sinu koto won se gbe igbala osi fun afoju ti afoju fi ona han wi fun mi eni to n se pe to n ko ebon se n gbadura eni ti le otoro to n so fun o ebi le ti e se le toro eni to mu oti amuyira to si n so fun o ona to fi le ko ara re ni ijanu eni to sina to si n so fun o wipe bo ba fe mo ona lati lo si orun rere o ya ma bo je ki n fi ona han o si n sina eni ti o n to sara ti o mu amuyira ti igo lo je oluwa e siga ewe ti won ja ninu igbo olon tele kaakiri lo lo ran lo n fi kan ran kan to so po un sogo eyi ni si wo lo n fe ko ebon se n gbadura o lo n fe ko bi le ti e ba se toro o lo n fe ko bi wa se le kapa awon omo ti e awon alore tolorun so nipa awon niyan o wa n so wi pe afoju le awon alore re o mo so po un to se wa laanu ni wi pe opolopo ti won fe lo si ijoba olorun ni won lo nba awon wonyi pe ki won ki o to won si ona mo dupe lowo olorun wi pe igbagbo aye baye yi ona to to lati lo si ijoba orun ati beyan se ba jesu pade to ni igbala to nbo lowo ese mo dupe wi pe mo se alarin ba pade e mo si ku e ku orire iwo to wa to so pe o fe mona iwo to gba wi pe afoju ni o ye ko se wa ni kaye fi elomiran ti o ba mo pe o nje afoju ngba to wa si bi ni asale yi ti awon ti wo pe ni omo kekeke omo ana ti won be si ni ko e bi won se ngbe yawo o si ti bi won o ti biru won danu to ti e ti so won so mi iru awon wonyi ti won ko elo ti lo ba dokita ti won ti fayo ti won ti junu to ti e ri won mo awon wonyi kekeke ni won wa duro si waju e tan so wi pe ka ma musuru ka ma ka to gbe yawo ka ma gbadura ka je ki olorun ki o to wa bi a ba fe fi awon omo wa fun oko a fe fi won fun aya tabi ohun kon ti a fe lo se idana o ye ki a je ki olorun ki o to wa ki a ma fi adogba da po pelu awon alai gbagbo ke ma si fe ni ti o ti ko oko re tabi aya re ti o ti ko sile bi o ba je pe o gba pe afoju ni o ni joko wa so pe ewo ni e to de ba mi yi abuku lagba wo omode yi to n yowo se mi agbalagba we pe baba e ka ewo yi fun wa o ma se o bi o ba je igbagbo yi na e ko burusha bo ba gba pe o ja foju oni joko be abi o se se lati joko be iru awon eyan ti won ro pe won laju pe awon o tun ni itosona kankan mo bon ba de tan ri iru awa kekeke won yi ti an ko won ni eko oro olorun won mu fila won ni wa si lo sile won pe mi o mo pe egbe awon omo kekere lo wa nbe awon egbe omo mi won ni kin joko ka ma pate o ka ma dide ka ma kori ka ma si bibeli o ma se o ṣùgbọ́n pé ìwọ tí ọlọ́run ṣe ló lórí rẹ tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó bà lé ọ èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ ọlọ́run o bẹ̀ sí ní ṣe o bẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣa ọládàá tí ó ń ṣa ọláàké bẹ́ẹ̀ ni ó ń sọ pé ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù ó wá ń sọ fún ẹ pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi ìgbà tọ́lọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólórí ire ni mo kí ọ kú oríire nítorí pé òde ibi tí jésù ti máa ń lani lójú bó o bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó sì ń fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀ bí àwọn olùkọ́ wa bí wọ́n ti ẹ̀kéré ju èyí ni mo ṣe bí josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe bí ọmọ kékeré ni dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ ísírẹ́lì kúrò lọ́wọ́ gòláàtì tí ó ń fẹjúmọ́ wọn tí ó fẹ́ pa wọ́n mo ṣe bí jésù pàápàá tí wọ́n ń wò tí wọ́n sọ pé ṣé bí ọmọ màríà ni èyí ni ó rántí pé ọmọ ọgbọ̀n ọdún ni nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń ṣí bèlì fún wọn tí ó ń pe àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ìyábìnrin àwọn bàbá tí ó ń pè wọn wípé kí wọn kí ó wá kí wọn kí ó sòrò nípa àdá ẹ̀ṣẹ́ wọn bí ò bá jẹ́ pé wọ́n mọ̀ra wọn ní afọ́jú ni wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí ó jẹ́ kí a mọ àwọn wo ni à ń pè ní àwọn afọ́jú wo kọ́ríntì kejì orí ìkẹta ori ikerin Korinti keji ni majemu titun ori ikerin ese iketa si ikerin sugbon bi ihin rere wa ba farasin o farasin fun awon ti o nu eko ihin rere we pe ki a je wo se wa ki a ko sile ki a gba Jesu Kristi gbo ki o le gba wa la ki o le gba gbogbo ese patapata lowo wa bi iru eko be bi o ba farasin o farasin fun awon ti o nu eko wi pe bi a ba ti ni igbala tan wi pe atun lati wa oju oluwa lati le ni isodi mimo ni ekun rere ki gbongbo ekoro abinibi ti o wa ninu wa ki olorun ki o le fi owo agbara re ati iwenu meje jesu ki o le fi fa tu kuro ki ife ti olorun ki o le joba ninu okan wa ki a le fi olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo iye wa ati pelu gbogbo agbara wa ihin rere ti isodi mimo yi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu awon ti o sonu bi o ba ngbo wi pe anfani ti o wa ninu ire ni pe nipa ina re le amu wa larada bi ore ofe ti iwosan pelu agbara olorun ore ofe ti a fi wo nisan pelu ina Jesu Kristi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu bi o ba ngbo wi pe emi olorun kan wa ti a npe ni emi mimo ti o ma ndari eni ti o si ngbo oro olorun ninu ire wi pe awon ti a se amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun bi enikeni ba fe gbe yawo tabi o fe sise tabi o fe rin ajo abi o fe da owo po pelu enikan tabi elomiran ti ko si mo eto ni olorun ti ko mo bi emi olorun se nsa amona o nso fun a wi pe eko ihin rere wi pe emi olorun ma nsa amona fun awon ti re bi o ba farasin o farasin fun awon ti o nu eko ihin rere si ni wi pe okunrin kan aya kan aya kan oko kan nitori wipe eko yi nso fun a pe awon mejeji yo si di melo ara kan se o so pe awon mewewa yo si di ara kan se o so be bi o ba je wipe eko yi eko ihin rere wipe okunrin kan aya kan bo ba farasin o ye ki o ma awon to farasin fun gbati olorun da adamu obirin melo lo da pelu e se olorun o lagbara olorun o si ni iye ninu ko ni oye wi pe ninu gbogbo agbaye okunrin kan soso to da eyi ti ba fi 100 yawo ta lore mo se bi solomon ni o ni won to egberun mo si ro pe bi enikeni ba fe aya pupo adamu ye ko ni aya pupo sugbon nitori pe ilana ati eto olorun olorun fun adamu ni efa kan soso mo si fe ki o se afiyesi wi pe nigbati ikun omi to fe pa aye re patapata olorun ri enikan ti o ri oju rere ni odo re ti o si ni ore ofe ni oju re eyi ni a npe ni Noah o si ni awon omokunrin melo gege bi omo won je melo Noah ati awon omo re okunrin meteta won je melo merin bi o ba mo itan bibeli dara dara awon eniyan melo ni o wa ninu oko igbala ti iku omi ti o pare awon melo awon mejo okunrin merin obinrin merin okunrin kan pelu aya re kan soso gbogbo awon ti won fe aya pupo ti won ko won kunle tan wa dabi shosho primary school to dabi ki okunrin ki o wa laarin ile ko ma mo oye awon omo ti o bi won po to be ge ko ma si mo iyawo ki iyawo se ma so pe ko je obe temi e mo mo wi pe ti ti ya le nikan lori nsin o dara ko ma sogun sira won gbogbo àwọn bẹ́ẹ̀ omi ìkúnminà bá lọ pátápátá. Àwọn tí wọ́n yè tí wọ́n ní ìgbàlà ní àkókò náà ni àwọn tó jẹ́ wípé ọkùnrin kan aya kan. Bó bá sì rántí ayé ti Lọ́ọ̀tì nígbà tí Ọlọ́run fẹ́ fi iná pa Sódómù àti Gomorrah rẹ́, wọ́n pọ̀ ń bẹ. Àwọn tó fẹ́ wọn, mẹ́ta, mẹ́rin, mẹ́wàá, tàbí 20 tàbí 30. Kò sí kan tó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, àbí wọ́n bọ́? Rárá, Lọ́ọ̀tì tó fẹ́ aya kan ṣoṣo àti ọmọ rẹ̀ méjì tí ó wà nítòsí àwọn ni wọ́n yọ kúrò nínú ẹ. Ṣùgbọ́n aya kan tá a ti ń wí náà pàápàá, ó kúrò nínú iná Sódómù àti Gomorrah. Ṣùgbọ́n ohun tó gbàgbé sínú ayé wọn ò júlẹ̀. Ó ṣeéṣe a ò kó yẹtí lè wà lọ́kàn ẹ̀, o ò kó léèsì sọ́rùn léèsì lè wà nínú ọkàn ẹ̀. Ibi tí ìṣúra ẹ bá wà, ibẹ̀ ni ọkàn ẹ máa wà. Bó bá ní wọn síta, àwọn wọ̀nyí tí Jésù Kristì bá dé, àwọn òǹfà tó ń fa àwọn ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ tí ò ní jẹ́ kán lọ nìyẹn. Gbà tó oníkan sí sùúrù lérè, oníkan sébùté mẹ́ta, oníyàwó kan sí ibòmíì. Bí Jésù tiẹ̀ fẹ́ dé bó tiẹ̀ ń pé, ò ní gbọ́ ìpè. Nítorí pé igbe ìyàwó púpọ̀, adìọ létí, ara ọ níyè, afọ lójú, ò ní mọ̀nà. Èyí tí ó tiẹ̀ jẹ́ ìyàwó kan ṣoṣo, àjọ tí wọ́n ń dá, owó tó dá síbi kan kò júlẹ̀. O ní gbogbo ẹ̀ á parun. Gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ tó ní, àwọn ilé tá a kọ́, àwọn dúkìá tá a ní ló ń sọ pé ọkọ mi ṣe bó máa ṣe parí nìyí. Bí àwọn áńgẹ́lì ti sọ pé ẹ sáré, ẹ jáde, ẹ má ṣe ìlọ́ra, ìdájọ́ ń bọ̀ ni Lọ́ọ̀tì pàápàá àánú Ọlọ́run pọ̀. Àfàsẹ́yìn. Lọ́ọ̀tì tí ó jáde láti lọ wàásù fún àwọn ènìyàn wípé Ọlọ́run fẹ́ fi ìdájọ́ iná pa ìlú yìí rẹ̀, bó sì ṣe dé tán ni ó yá o, ẹ wá jáde o, kò méyí tó máa mú. Bó ṣe mú èlé ó jùúlẹ̀, ó tún mu tìbí ó tún jùúlẹ̀, àwọn áńgẹ́lì ilé wọn ní pé ẹ jáde, bàbá yẹ jáde, iná ń bọ̀, ó ní mò ń bọ̀, kò méyí tó máa mú nú ẹ̀. Gbà tó yá tí ó méyí tó máa ṣe ni àwọn áńgẹ́lì dì lọ́wọ́ mú pé ó yà ẹ jáde, sàásálà fún ẹ̀mí rẹ̀. Ni ìyàwó kan náà tó fẹ́, ó dúpẹ́ pé Lọ́ọ̀tì ò ní àlè ní Sódómù àti Gomorrah. Ìwọ tó sọ pé ìyàwó kan ló fẹ́ tó lálé ń ta gbangba adẹkùn kedere abẹ́wò. Lọ́jọ́ tí Jésù bá dé, ọ̀pọ̀lọpọ̀ àní sìsá ń kọ́, sìsá ò wà. Ní ìjọba Ọlọ́run, ní àsè ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn lókè, nígbà tí Jésù Kristì bá dé, bọ̀dá àwọn tó máa ń wàásù fún akọ́ tó máa ń wàásù nínú bọ́ọ̀sì. Tó sì jẹ́ wípé gbà tí wọ́n fẹ́ kọ́ ilé Ọlọ́run wa, òun ló fi òkúta igun lé, òun ló fi lélẹ̀, bọ̀dá ò wà, ó lálé ń ta. Ẹ̀yin ni o mọ, ṣé èyí tẹ́ ń fi hàn yín pé ìyàwó kan ni mo ní, ìyàwó kan ni mo ní? Ẹ jókòó bẹ́ẹ̀. Jésù kúkú mọ ọkàn ẹ, ó mọ ibi tó ń rìn dé, ó mọ ibi tó ń sá lọ lóru. Gbà tó jùyàwó ẹ lẹ̀ tó lọ síbì kan, ó mọ nǹkan tó lọ ṣe. O lè pamọ́ fún ènìyàn, ṣàfọ́jú làwọn èèyàn tó ń pamọ́ fún àwọn náà kúkú ríran. Ṣùgbọ́n gbà tí Jésù bá dé, ìyàlẹ́nu ni lọ́jọ́ náà. Àwọn tí wọ́n ti wàásù jákèjádò ilẹ̀ Nàìjíríà, gbà tá a bá dé ọ̀hún tí a bá fẹ́ wọn kù, ẹkún á gbọn àwọn ọmọ ìjọ mìíràn gbà tí àlùfáà tán bá fẹ́ kù. Àlùfáà mìíràn nígbà tí ó bá rí àwọn díkìn, àwọn tí ó jẹ́ pé àwọn òṣìṣẹ́ wọn tí ó bá fẹ́ wọn kù, tó lọ bí Jésù pé àwọn òṣìṣẹ́ mi dá, àwọn òṣìṣẹ́ ò péye, wọn ò kẹsẹ̀ járì, wọn ò sí níbì. Àwọn alága àgbàgebè, àwọn aláfaraṣe, àwọn afọ́jú tí wọn mọ̀ pé wọ́n fọ́jú wọn ò wà. Iná wa máa jó, ìyà, ìparun, ìṣẹ́níṣẹ́, títí ayérayé, ìka àbámọ̀, a wá wà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀. A ní kí n mọ̀, kí n ṣe bí wọ́n ti wí, kí n mọ̀ kí n ṣe àtúnṣe, kí n mọ̀ kí n gbàdúrà, ki mo kin gba agba yori lati bo lowo ese eti an so yi ni awon angeli ni won ba mu Lot ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba nlo won ba nlo won ne ma boju won yo e ma boju won yo ina njo e ma se panu o iyawo ba ro wi pe ah so gbogbo damask late gbogbo bata onile gbogbo bolu gitan ko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni iseju kan bi ise ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati enlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju woyin ta ba ti e boju woyin nko ki lo ma sele o ba don wo ba don ton bo ti boju woyin o ba di awon iyo iwo na wo ara mi Lot n lo ni waju o ri wi pe ko gbo iro ese yawo mo o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju woyin ah oni lo ri lo so fun wa pe eh kinde te wa se ko ibeli iyawo mi ni o je kin wa ah joko be eh sister ke a de ri yin e wa se ko ibeli ojo nlo e wa gbalaye wa e je ko ko wa ninu okan yin ha okan mi ni o je kin wa joko be ojo kan bo to ni mo oko to ni mo aya ni ti no ba njo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe omi o oro oro ah ko se nta tu enikan lara tori pe ojo anu ati koja patapata o de wa gbala e ku wa la wa yori ko si ni gbala ki wa e ko yi pada ah iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ah ife orun apadi ni bo se boju wa yin niyan o ni Jesus ba wa ran wa leti ki Jesus ko to lo wi pe eran ti aya Lot o eran ti o eran ti o mu nbo o ni akoko ti Jesus ba nbo opolopo ni o dabi aya Lot adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wi pe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese kẹrin ninu awon eni ti olorun aye yi ti so okan won okan won ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won ihinrere ti o logo yi oro olorun ti o ma n weni mo ti o ma n gba ese lowo eni oro olorun ti o ma n fi iye eni pekun jin ki onikaluku ti o ba gbagbo ki o le je ti eni kookan wa ṣugbọn o so fun wa wipe ti ihinrere ti a n waasu re ẹkọ ọrọ ọlọrun ti o ma n tun aye ẹni ṣe ti o ma n yi ni pada ẹsẹ ìkẹrìnlá ẹjọ wọn si afọjú ti n fọnà han afọjú ni wọn o mọ o ni wọn ṣe n kele olori wi pe ah o n lọ si ẹgbẹ ikẹkọọ bíbélì bo ba lọ to ku ba ku fun ẹ ko sẹni ta ba ẹ lọ ọ̀rọ̀ yìí la ń sọ nípa èyí ọ̀rọ̀ yìí a ní pẹ̀kún èmi a sọ pé bó bá lọ síbẹ̀ ẹ bó bá gbọ́ràn sí èyí tí àwa afọ́jú ta ń sọ fún ẹ níbí bó bá lọ sí ọ̀hún tó lọ ń kẹ́kọ̀ọ́ bíbélì ẹ bó bá bímọ wọn ni wá bẹ́ẹ̀ kó jáde ẹ má wà ṣebí báwọn èèyàn wá bá wa kọ́mọ jáde ṣebí Jésù wá wá ẹ̀mí ọlọ́run a sì wà ńbẹ̀ bàbá ayérayé olùdámọ̀ràn a sì wà pẹ̀lú wa àwọn angẹ́lì ọlọ́run ò sì ní fi wọ́lẹ̀ mi ò rò pé a tiẹ̀ ń fẹ́ kí àwọn ọmọọ̀tí kó wá náà pàápàá àbí wọ́n fẹ́ kọ́ ọmọ tiẹ̀ jáde pẹ̀lú àwọn ọmọọ̀tí àlùfáà tó ń ṣépè yẹn ló fẹ́ kó wá bẹ́ẹ̀ kọ́mọ jáde èyí tó ṣe ìlùyàwó ẹ̀ ń lé tán tó gba ní sálúbàtà á wá kúrò mẹ́ á wá lòun wá bẹ́ẹ̀ kọ́mọ jáde bó bá súre àdúrà ò lè gba ṣọ́lọ́run kì í gbọ́ tẹ́lẹ́ṣẹ̀ wọ́n sì sọ fún ẹ pé bó bá lọ kẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ síbi tán ti ń sọ̀rọ̀ ìgbàlà bó bá lọ bó bá bímọ àní wọ́n bẹ́ẹ̀ kó jáde ẹ jókòó lé ẹ̀ bó bá ní wá kọ́mọ jáde ṣèbí bọ́n bá wá náà ìnáwó náà máa kó wá sí wọn ní wá kán má bèrè bí ò tẹ̀jú bisikíìtì díẹ̀ àbí wọ́n wá lẹ́nu òfo àwọn onígbàgbọ́ nìkan ló lè wá lẹ́nu òfo àbí kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n báwọn bá ti wá tí wọ́n bá ti ń jókòó náà ń bèrè wípé pèsè nǹkan kan sílẹ̀ ni àbí àmì jẹ ìrẹsì ti ọmọtẹ́sẹ̀ bí ìgbèsè náà ń kó bá wà bọ́n bá tiẹ̀ jókòó ilé wọn mo tẹ̀ rò pé ó dáa náà pàápàá àbí ò dáa ṣèbí láyé àtijọ́ tá a bá bímọ wọn á wá mọ àmúyíra ńlé wa àti ilé ẹ̀ náà máa ti máa sọ̀sọ́kúsọ kán tó délé wọn ti ṣubú gọ́tà nìyàwó àlùfáà bèè lọ́wọ́ ẹ pé ọkọ mi kọ́ kò délé ẹ ni ó wá bí ṣùgbọ́n ẹ lè tọpasẹ̀ o a wá rí i pé ọkọ ti ṣubú nu gọ́tà láti ilé ẹ ṣé ìgbàgbọ́ nìyẹn ìgbàgbọ́ ni ìfọ́jú ọkàn àti ìṣìnà púpọ̀ ni ó ní afọ́jú tí ń fi ọ̀nà hàn ẹ̀tí ń fọ̀nà hàn afọ́jú níwọ̀n bí afọ́jú bá sì fọ̀nà hàn afọ́jú àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò èyà púpọ̀ ló wà fún àwọn afọ́jú ṣùgbọ́n ìkìlọ̀ wà fún àwọn ènìyàn tí wọ́n ń wàásù ṣùgbọ́n tí àwọn fúnra wọn ò ní ìgbàlà bó bá wo Deuteronomy orí ìkẹtàdínníọgbọ̀n ẹsẹ ìkejìdínníogún Deuteronomy orí ìkẹtàdínníọgbọ̀n 27 ẹsẹ ìkejìdínníogún 18 ègún ni fún ẹni tí ó ṣe afọ́júlé ọ̀nà ẹlẹ́ṣẹ̀ tó wá jẹ́jẹ́ tiẹ̀ tó ń fẹ́ lọ sí ìjọba ọlọ́run afọ́jú ni orin kan sọ fún wa ní àwọn iléèsìn pé afọ́júlé aláìgbàgbọ́ kò mọ iṣẹ́ ọlọ́run gbogbo àwọn aláìgbàgbọ́ gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ gbogbo àwọn tí ò tí ì rí ìgbàlà afọ́jú ni wọ́n àlùfáà tí ó bá sì wàásù tí ó tún ṣì wọ́n lọ́nà a sọ fún wa wípé ègún ni fún ẹni tí ó ń ṣe afọ́júlé ọ̀nà gbogbo ènìyàn yóò sì wípé àmì orí ìkejìdínlọ́gbọ̀n Deuteronomy orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ ìkọkàndínlọ́gbọ̀n ohun tó máa ń ṣẹlẹ̀ sí àwọn afọ́jú nìyí ìwọ ó sì máa fi ọwọ́ tálẹ̀ lé ọ̀sán gangan bí afọ́jú ti fi ọwọ́ tálẹ̀ nínú òkùnkùn ìwọ kì yóò sì rí rere lé ọ̀nà rẹ àwọn tí ó ṣá ọlọ́run tìlẹ̀ à ń sọ fún báyìí mo ń bẹ ọlọ́run pé kí èyí kí ó má ṣe jẹ́ ìpín rẹ àwọn tí wọn ò kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ àwọn tí wọ́n ń wa wọ́n mọ́ bóyá ìyàwó kejì ìyàwó kẹta ìyàwó kẹrin ó ń sọ fún wa wípé afọ́jú ni wọ́n ó sì ń sọ wípé wọn kò ní rí ire lé ọ̀nà wọn ẹni ìnilára ṣá àti ẹni kíkó lé ọjọ́ gbogbo ni wọn ó jẹ́ kò sì sí ẹni tí yóò gba irú ènìyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n Jésù Kristì bí ó ti sọ fún wa ní ìṣáájú ó ń sọ fún wa wípé òun ni òun wo àwọn afọ́jú òun lòun wò wọ́n sàn o máàkù orí kẹwàá kí a tó lọ gbàdúrà ní àṣálẹ́ yìí nísinsìnyí a ti mọ àwọn afọ́jú ni àwọn tí ò rí ọ̀nà ọlọ́run àwọn tí kò tí ì mọ iyè àìnípẹkún àwọn tí ọlọ́run ayé yìí tí ó ti ra ní iyè tí ó ti fọ́lé ojú àwọn tí ọ̀ṣọ́ ayé jíjẹ àwọn tí ó ti ra ní iyè àwọn tí ó ti fọ́lé ojú àwọn tí ó ń fi rere pé ibi àwọn tí ó fi ibi pé rere àwọn tí kò rí ìmọ́lẹ̀ ògo ti ìhìn rere àwọn wọ̀nyí ni afọ́jú ṣùgbọ́n a ní ìlérí Jésù Kristì wípé òun ni ó wá mú ìríran ìtúnríran bá àwọn afọ́jú a sì ń fẹ́ ka máàkù orí kẹwàá yìí láti mọ báwo ni Jésù Kristì ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ bó bá jẹ́ afọ́jú bó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ bo ba je eni ti o ni ilo igbala ti Jesu Kristi mu wa wo lati ese 46 Marku orike wa ese 46 won si wa si Jericho bi o si tin jade kuro ni Jericho pelu awon omo ehin re ati opo awon eniyan Bartimeo afoju omo Timeo joko leba ona o nsagbe ranti o gbogbo awon elese ni won ma nsagbe bo je obirin a ma toro owo lowo awon okunrin bo je okunrin a ma wa sekere pelu abetele gbogbo afoju patagba lo nsagbe awon elese ti imole ire o ti imole si loju won ma nsagbe nigba ti o gbo pe Jesu ti Nazareth ni o bere si kigbele ohun rara wipe Jesu iwo mo David shanu fun mi bi a ba n gbadura awon elomi won mo ba ti gbadura won adake sibe bo ba dake Yoruba so fun awe pe tara ya ba e dake oni sugbon ti elese ba mo ise re ki pe lori ikunle bo ba kigbe to Olorun wa to so fun Olorun wipe elese ni mi to tiju to so fun Olorun bo se je ile e ona e iwa e irin e isise e to so gbogbo e patapata fun Olorun to kigbele ohun ra wipe shanu fun mi iwo omo David shanu fun mi elese ni mi oju mi fo si ogo re oju mi fo si hirere oju mi fo si eko ti o ye koro ni ese ikeji din ni 50 opolopo si ba wi ki o pa enu re mo bon se n ba ewe niyan bo ba de le nsin o se se ki oko ki o titi lekun ko mu kokoro ko lo wa kan lekun titi ti bo ba si de agbayin ko le wole ara wole ifoju okan ni iwo to wa ko be yan se nse ore fun oko be yan se ntoju oko be yan se nferan oko toko wa ro pe o lo se nkan ti o da to tun ti e mota bi o ba je ifoju okan iwo to wa wa bi Jesu bi a se se olore ati ile re ni rere sugbon ti oko ti oye oye ta si so fun wi pe joko bo ba fe ki ile ko gba mi pelu e ye gbadura ye lo fe ko bibeli bibeli je ti poju osan bibeli oru bibeli aro bibeli ki lo de to be iya ni pekun lo de to be won so fun o painu re mo iwo lo ni panu mo ti o mo bi to tin bo si mo bi to nlo abo mo bi to nlo ijoba olorun la fe lo bo jo mo de nile iwe ni bo ba tin ke pe olorun wi pe afoju ni mi fi ona han mi la mi loju ni baba ati iya tin so npe gbo o to ba je ti oro hin rere ti oro igbala ni ile iwe e adekun e kekere niyan bibeli ni bi iya ati baba ba ko mi sile oluwa yo tewo gba mi bo si je omo ni bi ise bo tin di ago marun ti ago marun abo lo nso fun oga bi ise pe mu lo se eko bibeli lo so wi pe aye ma gba e o ni bi ise mi lo tin so pe o lo se eko bibeli awa ta wa ku senu ise ko awa elese mi o so be o emi elese mi fe lo gbo oro lohun be elese se nigbala to ba lo ko fo nso ohun aro la ma wa si bi ise osogbo o si gbe bibeli e o nbo gba to ba si de laaro ani ko lo gba iwe lowo eni to ngbe lodo e pe ti bi ba ma wo fun e gege bi ile ise eko bibeli yen o ni lo mo won so fun eni e pe ko dake adura gbigba ko dake lati ma wa iranwo lodo olorun eleda re awon o si le ran lowo bori e ba yi nibi to wa yen won fo ti e jade gba tan ba ti gbe e de bi don titi iya e papa ma so pe bo ti e ku papa o san wahala ti poju bara e o da bo n yagbe sori ibusun e gba tan ba ti yi aso e pada le meji ti gbogbo e runku na ma so pe bo ti e ku papa a kan le fowo ara wa pa ni bo si ku bon fe si e be ni kan fe ti won sinu o sora e o fe ti mi sinu koto ni e se bo fe ran e
1: se bo so pe bi na njo ma ba lo bojo nro emi pelu eni airo o ki se ti ku o awon ore ti o fe ko ni gbala niyan awon to npon le loni bo ba ti ku pa bo ba ti ku ba e to ti pa jude na ti wa iwe account owo e na ti so pe ki lo fi le bo ba fi nkan sile ton ri 10 naira ninu won ni alakori o ti fun church ni gbogbo e owo ni won wa oro kan fena owo e na fena bo ba dola to nda to lenu e ti gbogbo apa e otun ti gbogbo e ro won ni wale e mo awon ton fe ko gbadura bi wahala ba si di olorun nikan lo le ran olowo won o si ni je ko kepe olorun to le ran olowo o je ju won le wo ese ti anka opolopo si ba wi pe ti o pa enu re mo sugbon o si ki gbeju be lo iwo omo dafidi saanu fun mi jesus si dese duro o si pase pe ki a pe wa won si pe afoju na wa won si wi fun pe tuju ka dide o npe o o si bo ewu re sonu o dide o to jesus wa kini ti to bo ewu e sonu o fe lo ri oba awon oba oluwa awon oluwa aso edoti aso ese aso buruku o yan sonu aso akisa aso egbin o yan sonu kuro lokan e bo tin lo ba olorun to so pe olorun saanu fun mi to so pe jesus npe o fe gbo kan ela be ni gbogbo aso ero to npa tele tele aso ese aso rin de oru gbogbo e to ni tele tele o yan gbo e sonu ije wo ese niyan o nko ese sile nitori pe oba awon oba ki la juri ese gbogbo egbin gbogbo idoti to wa nigbe ti aye wa ko won sile bo ba nbo lodo jesus si dahun o si we fun pe kini iwo fe ki emi ki o se fun o afoju na si we fun pe raboni olukoni ki emi ki o le riran jesus si we fun pe ma lo igbagbo re mu olarada loju kan na o si riran gba to si riran tan o ba nwa le asewo kakiri mo se bi awon ti won lo si lesin e mo lo si ipade ta gbangba mo ti ba jesus pade won na ba jesus pade won tun bona le ti ile oti lo mo ba jesus pade irede oruko ju won le iyen o ba jesus pade o si won wa ni oni o si riran o si nto jesus leyin ile ona mo gbagbo wi pe loni bi olorun tin la oloju emi to nfi ire han to ndari ese re jio to nwe ese re nu to si so wi pe lo ki o ma riran eni to ba riran bo tin ka bibeli a ma ye o ife bibeli a wa lokan e oro ihinrere eko to ye koro a ma dun mo bon so pe iyawo meji o da gege bi oro olorun eyi keji to ti fe si keji lo tin bere amoran wi pe kini kin se ba ni kin se so fun ko le lo bi olorun si tin dari jo be lo nfi agbara fun o ma lo ma se dese mo igbesi aye ayi pa bo tin ja tele tele oni le ja mo bo tin buyan tele tele ebu ado irira fun o bo tin wo aso ti o bo ti ju tele tele to nfi ore han gbogbo asiri ara e to nko to nfi awon okunrin abi awon obinrin elegbe bo ba tin de ni igbala be lo nbo ihoho re gbogbo aso aye to kokora tele tele eti esu be o ni sote ni se tele tele to nfi aworan esu han bo ti ni igbala be ni gbogbo e lo ndi rira si o awon eyan ton ba ri enjo keji won so pe ti o si nkan o wa ni ko si nkan wa ni ki lo de ton so be wa ni o yi pada ni ogo jesus e wa jesus niyan ani e te ko gbogbo e te nko se tin ko ati handcuff te nko sowo se mo e ton fin de awon elewon mo wa fe mu lo sinu black maria e ton ko sowo ati okun ta nso meran lorun to nko sorun tele tele wa ni olorun ti ja okun kuro lorun mi e ton ko sese nko patapata lo lorun ti ja kuro ara mi wa mo ara mi fuye gbogbo ere esu patapata ati lori bed ni o ati labe bed ati eta so moju window ati eta so sorun ati eta fi si ika owo gbogbo e patapata ni mo ti yan sorun eje jesus ti we mo ti di mimo nisisin oju mi la daada e ti mo ro pe ko si nkan to buru nu e tele tele gba ti mo je afoju nsin mo mo pe nkan buru nu e igbala mi yen o bokunrin bi jesus ti nla loju be lo nju awon nkan to ti koja lo ju won sile lo ntele Jesu bo ba gbadura loni to so fọlọrun wo pe lami loju dari ese mi ji mi bo lọrun ba ti ti dari ji o tele tele ko ma dupe lo olorun bo ba ti ni igbala iso di mimo lo tele wa ma ni olorun so kan mi di mimo gbogbo igbesi aye e wa ko le olorun lo patapata pe ona ti eni mo fe rin ife eni mo fe se ise eni mo fe se bo ba tin so be ina lati orun wa eje Jesu a so kan re bi mimo bo ba si tin so kan e di mo be lo nbere fun agbara mimo ti a fi agbara kun o lati se ise isin ti o tona bo ba ti ni igbala ko so fo olorun a gba okan re la a si se oloju ti emi emi wi pe mi o ni lo eko yin rere o je ki o je ti wa ori kunkun ati agidi iyan jija ati ote lilodi si oro olorun o je ki eyi ni ki o je ti wa bi o se ti wa ni awa ni o fun ni okan ti o ro ti o nfe gbo ti o nfe gba ti o nfe gbagbo baba nitori iru anu yi nitori o da wa lola be gba pe ati yin wa anbe o gege bi o ti je ki o ye wa wi pe iya ise ipanu ati idajo wa fun awon ti o ku ni ipo ifoju won awon ti olorun aye yi fo loju awon ti ohun oso aye irin aye iwa aye ti o ra ni iye o nje ki o di mo fun a wi pe idajo nbo fun won nje anbe o wi pe gbogbo awon ti o ti gbo oro yi ti won sin ronu ko ada tokan tokan ti won bebe fun ore ofe ati anu lati odo re ti won sin fe idariji ni ekun rere fi fun ni oruko Jesu sanu fun onikoloko wa nje gbogbo awon ti o ti yi pada awon to ti dari ese won ji a nbe o wi pe iwa won igbesi aye won je ki o di otun iyi pada to to lati oke wa je ki o je ti won okan to nkorira ese emi ti o nsa fun ese nigba gbogbo nibi gbogbo je ki o je ti olukuluku ni oruko Jesu a mọ̀ pé bí a ti ń padà lọ sí ilé àwọn tí wọn ò fẹ́ lọ jọba ọ̀run tí wọn ò sì fẹ́ ká lọ àwọn tí wọ́n máa ń pani lọ́kàndà àwọn atanijẹ́ àwọn afọ́jú tí wọ́n ń fi ọ̀nà han afọ́jú ó ṣeé ṣe kí wọn kí ó fẹ́ dá a padà ní ojú ọ̀nà yín rere yìí bàbá yọ wá kúrò lé ọwọ́ wọn bí wọ́n bá ti ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ pa wálé ọkàn dà jẹ́ kí ẹ̀mí rẹ kí ó ṣe ààbò fún wa ìpinnu tí a ti ní pẹ̀lú rẹ láti wà pẹ̀lú Jésù Kristì títí dé òpin má jẹ́ kí a yẹ ìpinnu yìí ní orúkọ Jésù pa wá mọ bí a ti ń lọ pèsè ọkọ̀ fún wa bí a ti ń lọ ṣàmọ̀nà wa ní ibi owó tá ń lọ a sì ń bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí a ti di ẹni ìgbàlà àwọn tí o ti gbàlà àwọn tí o ti dárẹ́ ẹ̀ṣẹ̀ wọn jù àwọn tí o ti sọ di ẹ̀dá titun a ń bẹ̀ ọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti ń ṣeṣẹ́ yìí ní ọkàn wa ni ká máa di ajíhìn rere láti sọ ìtàn àgbélébùú fún àwọn ẹlòmíràn a dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá wa, a dúpẹ́ wípé a wá sí àkókò tí ó ṣe pàtàkì báyìí bí a ti fẹ́ wo inú ìwé mímọ́. À ń bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ó ti máa ṣe àlàyé, gẹ́gẹ́ bí a ó ti máa ka ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ni wípé ẹ ó fún olúkúlùkù wa ní orí ọ̀fẹ́ láti fi ààyè sílẹ̀ fún ẹ̀mí mímọ́ láti ṣe ìtumọ̀ nǹkan wọ̀nyí fún wa, láti là wá lóye, láti là wá lójú, láti jẹ́ kí òkùnkùn ọkàn wa kí ó pòórá. À ń bẹ̀ yín wípé gẹ́gẹ́ bí ẹ ti ń tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín sínú ọkàn wa wípé a ó dìde pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run, a ó rìn ní ọ̀nà tí ó yẹ, ọ̀nà tí ó lọ sí ilé ògo tààrà, wepe bi o ti ma se wa loju bi o ti ma la wa loye wipe a o tele ona yi gan ti e la sile fun wa wipe gbogbo okan tin sako okan tin se egboran

0: nípa ti àwọn àfọ́jú nípa ti ẹ̀mí nínú Isaiah ìwé wòlíì Isaiah orí 69 láti ẹsẹ̀ ìkẹwàá. À ń wá ògiri kiri bí àfọ́jú, àwa sì ń wá ọ̀nà bí ẹni tí kò lí ojú. Àwa ń kọsẹ̀ lọ́sàn gangan bí ẹni pé lóru ní ibi ahoro bí òkú. Èyí ni a fi ṣe àpẹẹrẹ àti àpèjúwe ìfọ́jú ọkàn tí ó ti dé bá ẹnì kọ̀ọ̀kan nínú ayé. Bí o bá wo àwòrán tí a yà sílẹ̀ yìí, àwòrán nípa rẹ, àwòrán nípa ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan, àwòrán nípa ẹ̀dá kọ̀ọ̀kan tí ó wà nínú ayé, ó sọ wípé àwa ń wá ògiri bí afọ́jú. Ó jẹ́ wípé a ò rí ibi tí a ń lọ. Ó sì sọ wípé àwa ń wá ọ̀nà bí ẹni tí kò lí ojú. Ó tún wá sọ wípé àwa ń kọsẹ̀ lọ́sàn gangan. Bí a bá ń sọ wípé a ń kọsẹ̀ lọ́sàn gangan, ọ̀sán gangan tí a ń sọ nípa ti ẹ̀mí ni. Ó ń sọ wípé Kristi ti wá sí ayé, ìmọ́lẹ̀ ayé yìí, ó ti sọ òkùnkùn, ó ti sọ di ọ̀sán gangan. Àti fún wa ní Bíbélì, àti fún wa ní ọ̀rọ̀ Ọlọ́run, àti fún wa ní àwọn aṣáájú nípa ti ẹ̀mí. A ti rí àpẹẹrẹ àwọn apóstòlì nínú Májẹ̀mú Titun. A sì ti rí àwọn tí wọ́n ti mọ ọ̀nà ìgbàlà, ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé a wà lé ọ̀sán gangan, síbẹ̀ àwa ń kọsẹ̀. A sì ń wá ọ̀nà kiri bí ẹni tí kò lí ojú. Ẹlòmíràn a fi ìjọsílẹ̀, a fi ibi tí a ti ń wọ àsù, ẹ̀kọ́ tí ó yè kooro, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fi sílẹ̀, a tún máa káàkiri bí ẹni tí ó ń wá ọ̀nà. A la ọ̀nà ìgbàlà sílẹ̀ fún. Ó wà nínú àwọn ìwé kéékèèké, ìwé ìpolongo ìhìnrere. Ó wà nínú ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a máa ń pín fún àwọn ènìyàn. Ó wà nínú ìwé wa inú ìwé mímọ́. Ó wà nínú Bíbélì. Ó wà nínú kásẹ̀tì tí a ti gbà sílẹ̀, ṣùgbọ́n síbẹ̀ afọ́jú nípa ti ẹ̀mí. Apá nǹkan wọ̀nyí tì a tún máa wá ọ̀nà kiri gẹ́gẹ́ bí ẹni tí kò lí ojú. Èyí ni àpẹẹrẹ àti àpèjúwe àti àwòrán àwọn tí kò lọ́lọ́run, àwọn tí kò ní ìgbàlà, àwọn tí kò mọ ọ̀nà ìyè, àwọn tí a pè ní afọ́jú nípa ti ẹ̀mí. Ẹ jẹ́ kí a wo Ezekiẹ́lì orí 12 láti ẹsẹ̀ 2. Ezekiẹ́lì orí 12 ẹsẹ̀ 2. Ọmọ ènìyàn, ìwọ ń gbé àárín ọlọ̀tẹ̀ ilé tí wọ́n ní ojú láti rí tí wọn kò sì rí. Wọ́n ní etí láti gbọ́, wọn kò sì gbọ́, nítorí ọlọ̀tẹ̀ ilé ni wọ́n. Níhìn ni a sọ fún Ezekiẹ́lì tó jẹ́ wòólì láàrin àwọn ọmọ Ísíráẹ̀lì. Àwọn ọmọ Ísíráẹ̀lì ni ó yẹ kí a rò wípé ó yẹ kí ó mọ ọ̀nà ìgbàlà, nítorí àwọn ni a ti fi Májẹ̀mú láéláé lè fi lé lọ́wọ́. Májẹ̀mú láéláé yìí ni ó sọ nípa ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ń bọ̀ wá sí ayé láti gba olúkúlùkù wa là. Májẹ̀mú láéláé yìí ni ó sọ nípa ẹni náà tí a ó bí láti inú wúndíá, tí yóò jẹ́ kí a gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti lọ́wọ́ èṣù. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé a gbé Bíbélì fún wọn, a fi inú Ọlọ́run hàn wọ́n, a là wọ́n lóye, a fún wọn ní ìlànà àti àṣẹ àti òfin Ọlọ́run, ṣùgbọ́n síbẹ̀ wọ́n jẹ́ ọlọ̀tẹ̀, wọ́n jẹ́ alágídí, wọ́n jẹ́ aṣetinú ẹni, wọ́n jẹ́ aláìgbọràn ọmọ. Nítorí bẹ́ẹ̀ ni Ọlọ́run fi ń sọ wípé Ezekiẹ́lì wà láàrin àwọn ọlọ̀tẹ̀ ilé Ísíráẹ̀lì, àwọn tí ó ní ojú láti fi rí ọ̀nà ìgbàlà ṣùgbọ́n tí kò sì rí. Èyí ni àpẹẹrẹ àti àpèjúwe fún wa láti mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan tí a bí láti inú obìnrin wípé afọ́jú ni. Bí a bá ń sọ èyí nípa ti àwọn ọmọ Ísíráẹ̀lì, bí a bá ń sọ èyí nípa ti àwọn tí a ti fi ìlànà Ọlọ́run hàn, bí a bá ń sọ èyí nípa ti àwọn ọmọ láti ìrandíran fún Ábráhámù, báwo ni kí a sọ nípa ti àwọn kèfèrí, àwọn tí kò lọ́lọ́run, àwọn tó jẹ́ wípé igi àti ọ̀pẹ ni wọ́n ń bọ, àwọn tí ó jẹ́ wípé ìgbẹ́kẹ̀lé wọn wà nínú òkúta, ìgbẹ́kẹ̀lé wọn wà nínú ohun asán ti ayé yìí. Mélòó ni kí a sọ bí a bá pe àwọn ọmọ Ísíráẹ̀lì tí ó ní wòlíì, tí ó ní àwọn adarí, tí ó ní àwọn tí ó ń kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá pè wọ́n ní afọ́jú, kí ni kí a pe àwọn kèfèrí tí kò lọ́lọ́run, tí kò ní ìmọ̀, tí kò ní Májẹ̀mú Ọlọ́run? Èyí jẹ́ kí ó yé wa wípé àti Júù ati keferi adi afoju abiwa gege bi afoju eje ki awo ekun Jeremiah ekun Jeremiah ori kerin lati ese iketala Jeremiah ekun Jeremiah ori kerin lati ese iketala nitori ese awon woli re ati aisedede awon alufa re ti won ti ta eje awon olododo sile le arin re won ti rin kiri bi afoju ni ita won si di alai mo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won nihi ni atun je ki o ye wa ni ese ikerin layi we pe ese gbile kan ni odo awon mo Israeli awon ti ati la ona igbala fun sugbon won ko ona igbala awon ti o je wi pe aran woli si won eyi ti woli ba fi se iyi pada ni ile Israeli awon woli papa won di elese won re ofin olorun koja aturan alufa si won awon alufa papa eyi ti won iba fi mu aise dede kuro awon alufa papa won tun dakun aise dede ile Israeli eni olorun fe wa wi pe awon won yi rin kiri bi afoju ni ita sugbon ki se be nikan bi a ba wa arin wa awon ti o ye ko ma to wa sona gege bi adari ni orile ede awon ti o ye ko ma to wa sona ki o ma fi ona olorun han wa gege bi alufa gege bi awon ti o ti keko gboye ninu eko bibeli ti won ti di bishop ti won ti di opo ti won ti ni opolopo oye ati ipo ninu ijo ki ha se awon na ni won baye je ki a se awon na ni won ta eje sile ki se laarin won lati ri agbara okunkun ki se laarin won lati ri awon to lo mule pelu awon oso pelu awon aje ni bi a ba ri be laarin awon bishop laarin awon alufa laarin awon woli ki a se awon woli leti okun lo tun kobirin jo eni a fi so fun a wi pe gba ti woli ati alufa ti won tin dakun aise dede ile na we pe awon eniyan papa won rin kiri bi afoju ni ita bi o ba wo igboro wa o ri awon ti o rin kiri be ni we pe won ni bi re won ji laaro won ma rin kaakiri nbo ni won tin bo nbo ni won wa nbo ni won lo kini de ti won wa se aye yi nigba wo ni aye yo pari fun won nigba wo ni a o fi ipepe won ti a o pe won lo si orun won ko mo won kan rin kaakiri be ni ti ko niye ninu won rin kaakiri be ni pe won o mo bi ti won lo won rin kaakiri be ni wi pe won o mo nkan ti won wa won rin kaakiri be ni wi pe ona igbala ona iye ona itesiwaju tabi lo siwaji ko ye eni kokan wese ikerin lale kan si oni won rin kiri be afoju ni ita won si di alaimo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won ohun ti a n so ni we pe awon eniyan ni igboro wa bi won ti rin kaakiri irinkurin ti won rin kaakiri o n fa ife ko fe o n fa iwa ipa o n fa iwa ọdaran laarin igboro ti o je wi pe a ko le sunmo won nitori pe bi a ba sunmo won won a ba ti wa je bi a ba sunmo won ibaje ti won ati iwa ipa ti won o le ko nkan miran ba wa ebi a ba sunmo won o le je ki nkan ti a o mo o ti a o mese re o le je ki won pe wa sile ejo lati ma da awon ejo nkan ti a ko mo nipa re e ni ifoju okan ti o ti de ba aye e ni ifoju okan ti o wa laarin wa ya se awon ti mo so le kan wi pe boya awon ti ko mo bibeli wi pe boya awon ti ko ti lo si ile eko giga awon ti ko mo bi ati wa su boya awon nikan ni a npe ni afoju wo majemo titun ki owo Matthew ori kedogun Matthew ori kedogun ese ikerinla ejo wo won si afoju tin fona afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo subu sinu iho Jesu leni ti o nsoro yi ki se eni ti o le soro ti a le so wipe ki lo nso eni to mo nkan to nso ni Jesu ki se asoro magbesi eni ti kan ma nso boto boto lai ni tumo ki Jesu to so oro kan ati yewo ati gbe yewo dara dara ati mo we pe otito patapata ni o ti ohun so nihi ni Jesu nso nipa awon oniwasu ati nipa awon omo ehin oniwasu nihi ni Jesu nso nipa awon adari ile isin ti o tun so nipa awon omo ijo ninu ile isin o lo ede yi afoju o lo le merin je kin tun ka ki o wo daadara wi pe afoju yi o lo le merin e jowo won si afoju ti fona han afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo se shubu sinu iho o lo ede yi afoju le meji fun awon ti on to awon elomiran nipa ti olorun o si lo ede afoju yi fun awon ti ntele eko ati ilana awon ilesin won yi o nso nipa awon alufa o nso nipa awon oniwasu o nso nipa awon ti won fi ara won se evangelist o nso nipa awon ti won la ona fun awon elomiran we pe won la ona ijoba orun o ni afoju ni won eni ti o ro we pe a o ni igbala bi aban rubo afoju ni eni ti o ro we pe nipa ise rere wa eni ti o ro we pe bi aban fun alagbe lowo eni ti o ro we pe bi aban se sara eni ti o ro pe bi a ba lo sori oke nipa be ni o fi ri oju olorun nipa be la o fi bo lowo ese afoju ni eni ti o ro pe bi a ba wo aso funfun iwo na gbe yewo okan dudu iwa je buburu ise o je ibi ija okuro nbe ibinu okuro nbe aran kan okuro nbe o le jija okuro nbe ke a wa ro wi pe gba ti o le wa ninu gba ti ija wa ninu gba ti oju kokoro ti o wa ninu wa ti o fi okan wa se bi ite ibi igun wa ṣugbọn ti a gbe aso gereje aso funfun wo ti a ro wi pe aso funfun yi ni o je ki a le gbadura agba yori ki a le ri oju olorun ifoju okan ni elomiran a ro wi pe bi a ba wa si ile isin ni ibere odun ti a wa ni asiko ajinde ti a si wa ni ipari odun wi pe o pari ati keseja ninu igbagbo o mo wi pe ifoju okan ni awon elomiran a ma so wipe bi o ba ti dawo si apo alufa ti bo ti en gbele ejoko bo ti en nigbala sugbon bi o ba ti nfi owo si inu apo alufa wipe o pari igbala ti de o pari orun rere yo je ti re ifoju okan ni o lo fu an so wipe awon farisi awon ti won ro wipe won la ona ijoba run fun awon elomiran o ni e fi won sile e jowo won be wipe amona tabi afoju ti o nfi ona ha afoju ni won we pe awon mejeji yo subu sinu iho se omo iho ti anso iho ki se sare nikan ni won so nipa orun apadi won so nipa orun arimabo won so nipa ibi ti eniyan ba de ti ki le pada mo ibi ti ko si atunse ti ko si ronu po pada mo we pe orun apadi bi won ba ti jin si koto yi o pari lai lai nje oni gbe yewo nje oni gbaro lati wo awon wo lo fona ho se eni ti o nigbala lo ma fona ho bo se nigbala se eni ti o bo lowo ese akobirin jo se ohun lo ma so fun e bi a se nbori idanwo ti ara se eni to nka akiri nigba ti o ba kuro ni ori aga iwasu ti o tun lo mu ti se ohun lo ma wa so fun o lo ma wa la oloye bi o se le bori awon ese igbesi aye re ranti o we pe oro Jesu a ko le ko danu bi abaye sile nisisin yi ti adagunla ti a ko gbo ohun ti Jesu nso a o tun ba Jesu pade ni ojo idajo yo si ran wa leti wi pe se o ka ninu bibeli ohun ti o nso wi pe bi afoju ba nfi ona han afoju wi pe awon mejeji yo jo subu si inu iho inu ikoto orun apadi ye ke wo Korinti keji ohun ti mo n so ni aworan ti a fi han wa ninu bibeli we pe awon ti ko lọlọrun awon ti ko ni igbala we pe won je afoju ye ke wo Korinti keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo mo ro wo pe o yi o daradara nisinsin yi ninu korinti keji yi ori keta ese ikerin la sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa laika soke iboju ti amukuro ti ati mukuro ninu kristi nihi ni a fi so, ni a so nipa oju inu oju ti okan e ni a fi so nipa ituriran fun okan fun ifoju okan sugbon so wipe awon ju ati awon kefiri pelu wipe titi di oni oloni bi won ti le nka bibeli wipe oju inu won ti fo won ko le ri wipe jesu kristi ni odo agutan olorun ti o ko ese araye lo won ko le ri wipe nipa eje jesu kristi ni a fi nwe lese mo ti o nfunfun ju snow lo won ko le ri wipe nipa ododo jesu e ni a nka si ododo fun okan elese ti o ran ma agbelebo ki o ba le je ni tewogba ni waju oluwa won ko le ri wipe jesu kristi ni kan soso ni olugbala wipe ko si oruko miran yala ti angeli yala ti igi yala ti oludasile ejo yala ti okuta yala ti orisa kan ti o le gba eni kenila oruko yi kan soso ni afun wa wipe bi a ba fe ni igbala bi a ba fe ri oju olorun wipe ki a wa sodo olorun nipase jesu kristi wipe nipa be nikan ni a fi le ri igbala kuro ninu ese ati idande kuro ninu okan okunkun wa sugbon fun opolopo oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa laika soke iboju ti ati mu kuro ninu kristi jesu kristi nikan oun ni o le fun wa ni igbala idande kuro ninu ese bi a ba n so nipa ti afoju o seese ki o ma toka si awon elomiran o seese ki o ma se apejuwe wipe ahan lagbaja ni won soro e pe lagbaja ko ye afoju ni ko mo ona igbala sugbon bo se ti wa ni awa ti mo ona igbala awa ti bo sinu ona igbala ati la wa loju je ki nka ese bibeli kan fun o ki o to ma se e ki o to ma mu ki oro yi ki o wa si ara elomiran ki o gbe yewo boya a n so nipa re abi a n so nipa awon elomiran ni ninu Johanu kini ori keji ese ikokanla Johanu kini ori keji ese ikokanla sugbon eni ti o ba korira arakunrin re o n gbe inu okunkun o si rin ninu okunkun ko si imo ko si mo ibi ti ohun re nitori ti okunkun ti fo li oju eni ti o korira arakunrin re o je afoju nipa ti emi je ki a fi soro se alaye ni kikun fun wa bi a ba n so nipa arakunrin o bere lati odo alabagbe wa bi o ba je eni ti o ti gbe iyawo si ile tabi eni ti o loko sugbon ti oko ti se o ti o wa so wipe lailai aforun alakeji ni a ti le pari ija yi o korira arakunrin re o korira oko re tabi o korira arabirin re iyawo re o si n so wipe ko so ohun to le se ko si ebe to le be o le ma kunle lojoojumo sugbon sibe sibe o ni gbebe bibeli so wipe okunkun ti fo li oju tabi o sese ki o je wipe awon aladugbo awon ojulumo awon ti a n ba pade lode o sese ki o je wipe awon ni o se wa tabi nkan kan lo sele boya won se iwo sisi omo wa boya won re waje lona kan tabi omiran o si ni ikorira ninu okan re o si n so wipe o n duro de akoko ti o gbesan o n duro de akoko ti o je wipe awon ti ju okuta awon ti ju iyepe won julu o sugbon okuta gidi lo julu won ti o fo ori won yanyan iru eni be ti o n so wipe o n duro de akoko lati gbesan o je eni ti o korira arakunrin re o n gbe ninu okunkun o si rin ninu okunkun ko si mo ibi ti o n re o n korin wipe o n lo si joba orun on ko ni wipe Jesu Kristi n pada bo lati mu mi lo sile on ko ni wipe gbangba lajo ma de ijoba orun ko mo bi to n re ko mo wipe ohun roko orun apadi sile oni nitori ti okun ko ti fo le oju ni bo lo wa ewo lo nse ewo ni ipin re se o je eni ti Jesu Kristi ti la loju ni o ti ri ona igbala o ti ri ona iye anipekun tabi o se wa ninu okunkun sibe sibe awon aworan ti a fi han wa yi ki se awon nkan ti a le fowo ro ti seyin ki se awon nkan ti a le gbagbe ti a le ro we pe ko ja mo nkan kan olorun je ki o ye wa we pe gbogbo eniyan ti o gbe ara yi wo we pe afoju nipa ti emi ni nitooto o je afoju nitori iru eni be ko mo ohun ti o wa ni ona jijin rere ohun ti o le ri ni awon nkan ti aye awon nkan ti o wa ni arowo to re bi a ba nso nipa awon nkan ti aye raye awon nkan ti ijoba orun bi a ba nso nipa orun rere bi a ba nso nipa wura re ile didan re bi a ba nso nipa awon ere ti o nduro de awon asegun iru afoju be ko mo nkan ti a nso nipa re ko ti ri olorun ko si le ri olorun ko ti ri ewa orun ati ewa ewa mimo iru eni be bi o ti le ni awon awon oro die tabi imo die nipa orun rere sugbon awon nkan ti o mo won yi ko mu ki o jigiri lati dide lati sato olorun lo lati wo ona iye ona igbala bi o ti le fe se be ko le ri ona ti yo gba nitori opolopo ona la la sile fun awon aborisha won la ona sile fun awon woli eke won la ona sile fun awon agbodegba alagbagba yiyi ti igbagbo awon ti o ro we pe awon gbe igbagbo ru sugbon ti oye ona igbala ko ti iye won awon na la ona miran sile awon ti won toju le kakiri ti won ta ile iso na ti won ta iwe pelebe pelebe kan na ni gba ile yo bo ba san bayi bo ba ka yo pese re sile fun ogun ajakaye ti nbo ile ogun ni won so nipa re won o so nipa ti odo agutan olorun ti o ko ese araye lo awon na won la ona ti won sile nitori be elese a ma sa kakiri lati nu bi kan de ibo miran o nwa ona nitori pe o je afoju ko mo ona ijoba olorun boya n ro we pe awon be boya won o le ka bibeli lo nda won laamu boya won o keko lati ni imo lati le ka oro olorun lo nda won laamu rara ki se be bi ati le le ka bibeli bi emi olorun bi ko ba wa lati tan imole si ohun ti an ka a ko le mo bi oro olorun se ri a ko le mo ona si iye ni pekun je ki n ka fun lati inu Isaiah ori 29 Isaiah ori 29 lati ese 11 si ese 12 iran gbogbo si dabi oro iwe kan fun yin ti a di ti a fi fun enikan ti o mo ka we pe emi be o ka eyi ti o si we pe emi ko le se nitori ti a di iran orun iran bibeli iran igbala o dabi e ti a gbe fun eni ti o le ka iwe sugbon bibeli o je iwe ti a di iwe ti a fi edidi di ti ko se eni ti o le si bi ki ba se pelu iran lowo emi olorun nigba ti a si gbe fun eni ti o mo iwe ka ti a so pe emi be o ka eyi o wi pe emi ko le ka nitori ti a di wese 12 a si fi iwe na fun enikan ti ko mo iwe wi pe emi be o ka eyi o si wi pe emi ko mo iwe se ori ati to mo iwe ka ati e ti ko mo iwe ka ni a ri wi pe ona ijoba orun o dabi eyi ti a fi edidi di ninu agbara ti wa ninu ise ti wa ilakaka ti wa ko sese lati ri olorun awon ti o je adari ninu esin won je afoju awon ti o ntele won paapa won je afoju okan ati emi won o sokunkun afi ori ofe olorun nikan nipa iranwo emi olorun ni o le mu ki afoju ki o wa sodo olorun ki a si la loju nipa ti emi je kin bi o le re kan ki tile ni awon nkan ti o nfa ifoju okan kini awon ohun ti o n fa ifoju okan won po ikini ari wipe ese abinibi gbogbo ese e ti ati jogun lati odo adamu nkan won yi o nfa ifoju okan nitori be eni kokan ti abi ninu ara eni kokan ti ati pase obirin bi eni kokan ti o wa sinu aye yi o wa pelu ese abirin bi o wa pelu gbogbo ese o wa pelu eda adamu ninu okan re nitori be o wa gege bi afoju nipa ti emi ki se be ni kan soso awon ese ti awa paapa ti anda lati igba ti ati wa si aye awon nkan ti an se ti ko ba oro olorun mu lati igba ti ati wa si aye awon nkan won yi paapa won fo wa loju ye ke awo johanu ori kesan johanu ori kesan lati ese ikokandin logoji jesu si wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si we fun pe awa pelu foju bi jesu si we fun won pe iba se pe eyin foju eyin ki ba ti le ese ohun ti jesu so ni wipe iba se pe eyin gba wipe e je afoju iba se pe e mo eni iriri wipe e je afoju nipa ti emi eni ifoju okan e ko mo ona yi e si mo wipe jesu kristi ni olugbala olufuni ni iye oni eyin ki ba ti le ese aba ti wo ese yin nu aba ti mu ese yin kuro oni sugbon nisinsin eyin wipe awa riran nitori be nitori na ese yin wa sibe nitori be o ye ki o ye wa wipe ese ni o ma nfa ifoju okan ese abinibi la koko ati ese ti awa paapa ti ati nda lati igba ti ati de aye eni o mu ki okan wa ki o sokunkun eni o ra wa niye eni o fi je wipe a nse ohun ti ko to ohun ti ko tona eni o fi je wipe a rin ile ajeji ona ajeji a o mo bi ti a nre eni o fi je wipe okun okunkun wa ekun mugo wa a mu sokunkun a fo wa loju nipa ti emi wo sefanaya bi o ba wo majemu lailai o sumo ipari majemu lailai sefanaya o wa ki a to de hagai sefanaya ori kini ese iketadinlogun emi o si mu iponju wa ba eniyan ti won o ma rin bi afoju nitori won ti dese si olowa eje won le o tu jade bi eruko ati eran ara won bi igbe o so wipe awon eniyan won yi won je afoju tabi won di afoju nitori won dese si olowa ese ma mu ifoju okan wa awon nkan won yi ni ala sile fun wa daradara ninu oro olorun wipe bi a ba joko sinu ese a joko sinu ifoju okan ki o ye wa wipe ni atete ko se satani se ileri esu la npe be luciferi o se ileri fun efa wipe bi o ba je eso igi ti olorun ni ko ma je eso imorere ati boboru wipe oju re yo la yo mo yato laarin rere ati boboru wipe yo di ologbon ki se be nikan yo ti o da bi olorun gba ti efa ti o gba ohun satani gbo ohun isogbo ti o je ohun ti ani ko ma je eyi ni o fi di afoju nipa ti emi eyi ni ifoju okan ni o fi ba gbogbo awon ti won ti inu adamu ati efa jade ki se be nikan awon ese ti anda paapa gege bi ese aigboran abi ese ki a jo ara wa loju ese mototan ese wipe a ro pe a je eni rere fun ara wa ese aigboran ese agidi ati ese iborisa ati ese agabagebe pelu aigbagbo pelu imotipara awon nkan won yi won mu ifoju ba wa je ka wo orin dafidi ori 95 orin dafidi ori 95 1:1 lati ese ikerin fadaka ati wura li ere won e je orisa won iṣẹ́ ọwọ́ ènìyàn. Wọ́n lé ẹnu, wọn kò lè sọ̀rọ̀. Wọ́n lé ojú, wọn kò lè ríran. Èyí ń sọ nípa òrìṣà wọn. Èyí ń sọ nípa èrè gbígbẹ́ wọn. Wípé wọ́n lé ẹnu, wọn kò lè sọ̀rọ̀. Wọ́n lé ojú ṣùgbọ́n wọn kò lè ríran. Ó ní wọ́n lé etí o, ṣùgbọ́n wọn kò lè gbọ́ràn ní ẹsẹ̀ ìkẹfà. Wọ́n ní imú, ṣùgbọ́n wọn kò gbóòórùn. Wọ́n lé ọwọ́, ṣùgbọ́n wọn kò lò ó. Wọ́n lé ẹsẹ̀, ṣùgbọ́n wọn kò rìn. Bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ láti ọ̀fun wọn jáde wọ ẹsẹ̀ ìkẹjọ dáradára. Àwọn tí ń ṣe wọ́n, àwọn tí ń ṣe àwọn òrìṣà wọ̀nyí, àwọn tí ń gbẹ́ àwọn èrè wọ̀nyí, àti àwọn tí ń sìn wọ́n, àwọn tí ń ṣe wọ́n yóò dàbí wọn, wọ́n jẹ́ afọ́jú bíi tiwọn. Àwọn tí ó ń sin òrìṣà, wọ́n jẹ́ afọ́jú pẹ̀lú. Ó sọ pé bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí ó gbẹ́kẹ̀lé wọn, bẹ́ẹ̀ ni olúkúlùkù àwọn tí ó gbẹ́kẹ̀lé òrìṣà. Àwọn tí ó gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn, ìwọ náà wò ó dáradára. Ẹni tí ó gé igi nínú igbó, tí ó lo díẹ̀ lára igi yìí láti fi dáná, tí ó wá fi díẹ̀ lára igi yìí gbẹ́ ìbejì tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí Ọlọ́run, tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí òrìṣà. Àkúnlẹ̀bọ ò mọ̀ wípé afọ́jú nirú ẹni bẹ́ẹ̀. Ẹni tí ó ń tara rẹ̀ jẹ, tí ó lọ kúnlẹ̀ níwájú ìdí ìrókò, tí ó ń sọ wípé kí igi kí ó fún òun lọ́mọ, o mọ̀ wípé afọ́jú ni irú ẹni bẹ́ẹ̀. Ẹni tí ó gbé òkúta sílẹ̀, tí ó ta pòlé lórí, tó ń jó káàkiri, tí ó ń jó yíká òkúta yìí, tí ó rò wípé òkúta ni yóò ṣe òun lóore, o mọ̀ wípé afọ́jú ni irú ẹni bẹ́ẹ̀. Òun la fi ń sọ fún wa wípé wọ́n gbẹ́ èrè. Ó ṣeéṣe kí ó jẹ́ èrè fàdákà tàbí èrè wúrà, wípé wọ́n sì ń sìn wọ́n, wọ́n ń bọ wọ́n, wípé àwọn tó ń ṣe wọ́n yóò dàbí wọn. Wípé irú àwọn wọ̀nyí, ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà wọn, ó mú ìfọ́jú ọkàn bá wọn. Wo ìwé òwe orí ọgbọ̀n. Ìwé òwe orí ọgbọ̀n, ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ojú tí ó sín bàbá rẹ̀ jẹ, tí ó gan àti gbọ́ ti ìyá rẹ̀, kànàkánná ẹ̀bá odò ni yóò yọ̀ ọ́ jáde, ọmọ idì a sì mú u jẹ. Àwọn ọmọ wa, kò yé wọn wípé bí wọ́n bá ní bàbá tí ó mọ Bíbélì, bí wọ́n bá ní ìyá tí ó mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí wọ́n bá ní àwọn òbí tí ó jẹ́ wípé lójoojúmọ́ ni wọ́n máa ń gbé ìlànà àti ìpinnu ọ̀rọ̀ ẹbí wọn lé orí Bíbélì, ojoojúmọ́ nǹkan kí nǹkan tí wọ́n bá fẹ́ ṣe, ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn ọmọ, wọ́n gbélé ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí, ó ṣeéṣe kí wọ́n máa sín bàbá wọn jẹ. Ó ṣeéṣe kí àwọn ọmọ wọ̀nyí, nítorí pé wọ́n ti lọ sí ilé ìwé, ó ṣeéṣe bóyá bàbá ọ̀mọ̀wé, ìyá ọ̀mọ̀wé ṣùgbọ́n ọmọ Ọlọ́run, ìyá ò kàwé ṣùgbọ́n ó ka Bíbélì, ìyá ò mọ nípa ọ̀nà Amẹ́ríkà àbí ọ̀nà Japan tàbí kò mọ ọ̀nà ìlú England, ṣùgbọ́n mọ ọ̀nà ìlú ọ̀run rere. Ìyá ò mọ ọba, kò mọ ìjòyè nínú ayé, ṣùgbọ́n ọmọ Jésù, ọba àwọn ọba. A sì ń fi ọ̀nà Ọlọ́run kọ́ àwọn ọmọ. Ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí, wọ́n máa sin bàbá wọn jẹ, wọ́n máa gan àti gbọ́ ti ìyá wọn. Ó sọ fún wa wípé ẹyẹ kànàkánná ẹ̀bá odò ni yóò yọ ojú wọn jáde. Èyí ni a fi ń sọ wọ́n di afọ́jú. Ó ní ọmọ idì ẹyẹ mìíràn ni èyí. Ó sọ wípé òun ni ó mú ojú wọn, ni ó mú jẹ. Ohun tí ó ń sọ ni pé a sọ wọ́n di afọ́jú. Ṣùgbọ́n kí o tó rò wípé àwọn ọmọdé nìkan ni a ń bá wí. Ìwọ pàápàá tí o jẹ́ àgbàlagbà, o ní àlùfáà, o ní olùkọ́ni gẹ́gẹ́ bí bàbá nínú Olúwa. Ẹni tí ó ń fi ọ̀nà ìyè ànípẹ̀kọ hàn ọ́, ẹni tí ó ń sọ bí a ṣe ní láti gbéyàwó, aṣọ tí a ní láti wọ̀, ìrìn tí a ní láti rìn, ọ̀rọ̀ tí a ní láti sọ, ìṣe tí onígbàgbọ́ ní láti ṣe, ó ń sọ fún wa, a ń sọ fún wa àwọn ohun àmúyẹ tí a fi lè pèsè wa sílẹ̀ fún ọ̀run rere. Ṣùgbọ́n bí o bá ń sin bàbá rẹ nínú ìgbàgbọ́ tí ó ń sin jẹ, bí o bá ń dágun lá wípé ó dùn sọ lẹ́nu, bọ́n ṣe ń sọ nìyẹn, wọn mọ wàhálà tí mo ní, wọn mọ èyí tí mo ń dojúkọ. Bí o bá ń sin bàbá rẹ nínú Olúwa, bí o bá ń sin jẹ, tí ó ń gan ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń gbọ́, ó ní ó di afọ́jú. Nítorí wípé kànàkánná ẹ̀bá odò ni yóò yọ ojú rẹ̀ jáde. Èyí ni a fi ń sọ àwọn ẹlòmíràn, ni a fi ń sọ wọ́n di afọ́jú. Ó ṣeéṣe bóyá o lọ sínú ìmọ̀tipara ni, ó ṣeéṣe o lọ sínú ìbọ̀rìṣà, ó ṣeéṣe àgàbàgebè ni ó kún ayé rẹ, tàbí àìgbọràn tàbí àfojúdi. Ó ní irú ẹni bẹ́ẹ̀, ó di afọ́jú nípa ti ẹ̀mí. Ṣùgbọ́n kí ni báwo ni a ṣe lè ní ìwòsàn fún ọkàn òkùnkùn? Báwo ni a ṣe lè mú ìfọ́jú ọkàn yìí? Báwo ni a ṣe lè mú kúrò? Jesu Kristi ni ẹni tí ó tó láti ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Òní gbanilà, òní mú ìfọ́jú ọkàn kúrò, òní lé òkùnkùn wa lọ, nítorí òun ni ìmọ́lẹ̀ ayé, òun ni ìmọ́lẹ̀ fún ọkàn òkùnkùn ẹnì kọ̀ọ̀kan wa. Jẹ́ kí a wo Kọ́rìntì kejì orí kẹta. Kọ́rìntì kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n ojú inú wọn fọ́, nítorí pé títí di òní olónìí ní kíkà má jẹ̀mú láéláé. Ìbòjú náà wà láìka sókè, ìbòjú tí a ti mú kúrò nínú Kristi. Sorry, ìbòjú tí a ti mú kúrò nínú Kristi. Ṣùgbọ́n títí di òní olónìí, nígbàkúgbà tí a bá ń ka Mose, ìbòjú náà ń bẹ lé ọkàn wọn. Ṣùgbọ́n nígbà tí òun bá yí padà sí Olúwa, a ó mú ìbòjú náà kúrò. Òun ni a fi sọ wípé kí a tọ Ọlọ́run wá. Òun ni a fi sọ wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí a kọ̀ ọ́ sílẹ̀. Òun ni a fi sọ wípé kí a ké pe Jésù Kristì, ẹni tí ó lè mú ìfọ́jú ọkàn kúrò. Ṣé o rí ohun tí a kọ́ lónìí nínú wíwá inú ìwé mímọ́? Ṣé o rí Bartimeo afọ́jú bí ó ti ń gbọ́ ìró ẹsẹ̀ ọ̀pọ̀ ènìyàn, bí ó ti ń rí wípé nǹkan kan ṣẹlẹ̀? Ó ń bi wọ́n wípé kí ló dé tí ọ̀pọ̀ ènìyàn wà báyìí? Ló gbọ́ wípé Jésù Kristì ọmọ Dáfídì ló ń kọjá lọ. Bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ké tantan wípé Jésù Kristì ọmọ Dáfídì ṣàánú fún mi. Ní àwọn tí ó wà ní àyíká ẹ̀ ni wọ́n sọ wípé kí ó pa ẹnu mọ́. Ṣùgbọ́n bí wọ́n ti ń da lẹ́kun, bẹ́ẹ̀ ni ó tún kígbe jù bẹ́ẹ̀ lọ wípé Jésù Kristì ọmọ Dáfídì ṣàánú fún mi. A rí wípé bí Jésù ti ń sọ̀rọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ó ń lọ sí Jerusalemu láti kú fún ẹ̀ṣẹ̀ wa, bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan tí ó ṣe pàtàkì láti lọ sí Calvary òun ló ń bá lọ, ó dẹsẹ̀ dúró. Bí ó ti dẹsẹ̀ dúró, bẹ́ẹ̀ ni ó ní kí wọ́n pè wá. Bí wọ́n ti pè wá ni ó rí wípé kí ni ó fẹ́ kí n ṣe fún ọ? Ni ó sọ wípé òun fẹ́ ríran ni. Òun fẹ́ ríran ni. Rántí wípé kò dákẹ́ o. Àwọn Yorùbá wọn a sọ fún wa pé bí a bá dákẹ́, tara ẹni a bá ni dákẹ́. Bí o bá dákẹ́ sínú ẹ̀ṣẹ̀, bí o bá dákẹ́ sínú àìṣòdodo, bí o bá dákẹ́ sínú àìṣòótọ́, bí o bá dákẹ́ sínú èké àti irọ́, bí o bá dákẹ́ sínú ìwà òkùnkùn, tara rẹ àbá ọ dákẹ́. Ṣùgbọ́n wọ́n ní bí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀, kì í pẹ́ lórí ìkúnlẹ̀. Bí o bá ké tantan, bí o bá ké pe Ọlọ́run wípé Ọlọ́run dáríjì mi, Ọlọ́run ṣàánú fún mi, mo fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, Ọlọ́run ìfọ́jú ọkàn yìí mú kúrò. Ó ní nígbà tí o bá tọ Jésù Kristì wá, nígbà tí o bá yí padà sí Olúwa, ó ní yóò mú ìbòjú náà kúrò. Nítorí bẹ́ẹ̀ tọ Ọlọ́run wá lónìí, o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kí ló tún dúró dè? O ti gbọ́ wípé Jésù Kristì nìkan òun ni ó rú ẹbọ fún wa, àrókún àti àrúdà. Jésù Kristì nìkan òun ni ó wá la ọ̀nà iyì fún wa. Ó ní èmi ni ọ̀nà òtítọ́ àti iyì, kò sí ẹni tí ó lè wá sọ̀dọ̀ Bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Gba tí ó ti mọ̀ wípé Jésù Kristì ní ọ̀nà iyì, ó ṣe dìde, ó ṣe sọ wípé èmi ó tọ Ọlọ́run lọ, ó ṣe sọ wípé èmi ó sọ fún Ọlọ́run wípé mo ti dẹ́ṣẹ̀ sí ọ àti sí àwọn aládùúgbò mi ò yẹ ilé ẹni tí àbá máa pè lé ọmọ rẹ. Ṣùgbọ́n dáríjì mi, fi àánú Jésù Kristì fi gbà mí là, fi ẹ̀jẹ̀ Jésù Kristì kí o fi wẹ̀ mí. Kí la tún dúró fún? Sọ fún Ọlọ́run, dìde dúró lórí ẹsẹ̀ rẹ, tàbí kí o kúnlẹ̀ lórí ẹsẹ̀ rẹ, kí o sọ fún Ọlọ́run wípé ìfọ́jú ọkàn tí ó ń bá ọjà, ìfọ́jú ọkàn tí ó wà pẹ̀lú rẹ, ó ń fẹ́ kí Ọlọ́run kí ó mú ọ kúrò. Ó ń fẹ́ kí a gba ọkàn rẹ là, ó ń fẹ́ kí a ṣe ọ níyè, ó ń fẹ́ kí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, ìbáṣe ìmùtípa ni, ìbáṣe àìgbàgbọ́ ni, ìbáṣe ìbọ̀rìṣà ni, ìbáṣe àìkọ́ran ni, ìbáṣe àgàbàgebè, ìbáṣe wípé o jẹ́ olórí kunkun ẹni tí ń ṣe tinú rẹ̀, ìbáṣe wípé o jẹ́ aláṣẹ rége, o jẹ́ ẹni tí a ń bá wù ṣùgbọ́n tí ń wárùn kì. Sọ fún Ọlọ́run wípé ìfẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé ìfọ́jú ọkàn tí ó bá ọjà, mo fẹ́ kí Ọlọ́run mú kúrò. Kíkẹ́ Ọlọ́run, kíkẹ́ Ọlọ́run, ó ṣe tán nísinsìnyí láti dáríjì ọ, láti gbà ọ́ là, láti mú ìfọ́jú ọkàn kúrò, láti jẹ́ kí o lè bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́. Bí o bá lè jẹ́ ẹni tí a ṣí lójú, tí yóò lè rí iyì àìní pẹ̀lú. Bí o bá gbàdúrà, ó dájú wípé Ọlọ́run yóò gbọ́. Thank you.
1: Jesus.

0: ọkàn wa. Ìyẹ́ Ọlọ́run àwọ̀ inú ọkàn wa. Bí a bá ti ní ìgbàlà, ayọ̀, ìdáríjì, aṣọ nínú ọkàn wa. Bí a bá ti ní ìgbàlà, a ó rí wípé èrò wa, ọ̀rọ̀ wa, ìrìn wa, gbogbo nǹkan yóò yí padà. Ṣùgbọ́n rántí bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tó mọ Jésù, bí wọ́n bá gba wà létí, a dùn wá díẹ̀. Nísinsìnyí náà bí a mọ Jésù, bí wọ́n gba wà létí, etí tí wọ́n gbá wa yìí, a dùn wá, nítorí pé a ò tí ì yí ara wa padà. Andróde ọjọ́ àjínde, ọjọ́ àjínde tó jẹ́ wípé ìpè yóò dùn, a ó yí ara wa padà. Nígbà náà kò sí ohun tí wọ́n lè ṣe sí ara tí ó lè dùn wá, ṣùgbọ́n nísinsìnyí ọkàn lágbàlà, ẹ̀mí wa ló ní ìyípadà. Ara wa ó sì wà bákan náà síbẹ̀. Ṣé o mọ̀ wípé bí ìgbà tí a jẹ́ aláìgbàgbọ́, bí a bá ránṣọ, bí abẹ́rẹ́ bá gun wa lọ́wọ́, a dùn wá. Nísinsìnyí náà tí a ti di onígbàgbọ́, bí abẹ́rẹ́ bá gun onígbàgbọ́ lọ́wọ́, a dùn onígbàgbọ́. Nítorí wípé ẹ̀mí ọkàn la yí padà lágbàlà. Ara, bí abẹ́rẹ́ bá gun ara onígbàgbọ́, a sì máa dùn ún síbẹ̀síbẹ̀. Ó ṣeé ṣe kí ó jẹ́ wípé a ń sọ̀rọ̀ láàrin ara wa. Ṣùgbọ́n ohun tí a ń sọ yìí kí ó dàbí ẹni wípé ó fẹ́ gba òdì lọ́kàn wa. Kí wọ́n sọ fún wa kí a má bínú o, wípé kì í ṣe wípé a mọ̀ọ́mọ̀ ṣe nǹkan yìí sí wa. Nítorí bẹ́ẹ̀, kí a gbójú fo nǹkan yìí dá. Bí a bá ti sọ bẹ́ẹ̀, ó yẹ kó tán lọ́kàn wa. Ṣùgbọ́n wípé kò dùn mí, kò dùn mí. Ṣùgbọ́n a sì tún ń sọ̀rọ̀ lórí nǹkan àná tí ó yẹ kí a ti gbàgbé. A sì ń sọ pé lágbájá mi ò ní nǹkan bá lágbájá ṣe. Lágbájá tí a ń dárúkọ, ó jẹ́ ọmọ Ọlọ́run. Àwa pàápàá a sọ pé a jẹ́ ọmọ Ọlọ́run. Àwa sọ wípé a ò ní nǹkan bá lágbájá ṣe. Bí nǹkan dé fún lágbájá, bóyá ó fẹ́ gbéyàwó ni, bóyá ó fẹ́ sìnkú ni, bóyá ó fẹ́ kó ọmọ jáde ni, kò sóhun tó lè dé kí n débẹ̀. Mi ò ní yọjú sí wọn. Nítorí wípé lágbájá nǹkan tó ṣe sí mi, a fi ọ̀run láti lè parí ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ báwo ló ṣe jẹ́ ọmọ Ọlọ́run? Ó ní kí a fi ìbínú sílẹ̀, kí a fi ìrunú sílẹ̀, kí a fi àrán kan sílẹ̀. Àwa bí bóyá o ti délé ọkọ, ìwọ àti ọkọ, ó ṣe é ṣe kí ó jẹ́ wípé ọkọ ṣe ó ṣe ẹsẹ̀ gbé nígbà kan, ó sọ ohun kan tí ò dára. Ó ṣe é ṣe kí ó sọ nípa ìyá rẹ, tàbí kí ó sọ nípa bàbá rẹ, tàbí kí ó tilẹ̀ sọ ọ̀rọ̀ kan sí ọ láì kíyè sára. Ọ̀rọ̀ yìí sì dùn ọ́ dé góńgó ara, ó wọnú akínyẹmí ara rẹ. Ṣùgbọ́n nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀, ọkọ wa ó wá rí wípé nǹkan tó ń sọ kò dára. Ó wá pè pé ìyàwó mi, má bínú o, èṣù ni. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a gbàgbé, mo ti gbàgbé ẹni tó bá délé ọkọ, tí ó ti mọ̀ pé ilé ẹ̀kọ́ ni ilé ọkọ. Nítorí bẹ́ẹ̀, mi ò bínú. Ẹni tó lòun ò bínú yìí, ṣùgbọ́n ó wá lọ ṣe ìpinnu wípé owó tèmi àti owó ọkọ kò sí nǹkan tó lè pa á pọ̀. Bó bá fowó sílẹ̀ láti jẹun gẹ́gẹ́, bí ò bá fi sílẹ̀ láti jẹun, òun lè bí máa pa. Nítorí pé ibi tí mo gbọ́njú dé yìí, mo mọ bí mo ṣe lè jẹun tébi ò ní pa mí. Irú ẹni bẹ́ẹ̀, ṣé kì í ṣe wípé a gbin nǹkan kan sínú, tí a fi ń bínú, tí a fi ń kórira ọkọ? Mo ti mọ̀ wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́, mi ò ní kọ̀ọ́lẹ̀. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, mi ò lè jáwé fún wípé mo fẹ́ lọ fẹ́ ọkọ mìíràn. Ṣùgbọ́n nǹkan tí màá ṣe fún a ju ìkọ̀sílẹ̀ lọ. Kò dára bẹ́ẹ̀. Bí a bá ti di onígbàgbọ́, ìbínú á kúrò, ìrunú á kúrò, àrán kan kọ́ á kúrò, ọ̀rọ̀ òdì kò tiẹ̀ yẹ ká gbọ́ yìí sí onígbàgbọ́. Àwọn aláìgbàgbọ́, aláìwà bí Ọlọ́run, ni wọ́n máa ń fi Bíbélì ṣẹ̀fẹ̀, ni wọ́n máa ń ṣe yẹ̀yẹ́ wípé àwọn ò gbọ́ Bíbélì o. Nítorí pé èyí tí a kọ sí Bíbélì, wọ́n máa ń ṣe yẹ̀yẹ́ nípa ohun tí a kọ sí Bíbélì. Àwa tí a ti jẹ́ ọmọ Ọlọ́run, Bíbélì mímọ́ yóò jẹ́ ohun ìyàsọ́tọ̀, ohun tí a gbé lárugẹ, ohun tí ó jẹ́ wípé bí a bá ti ń ka oko nínú rẹ̀ ni a ń tẹríba fún Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ti di onígbàgbọ́, ọ̀rọ̀ òdì blasphemy kò tún sí lẹ́nu rẹ̀ mọ́. Àti ọ̀rọ̀ ìtìjú, ohun tí a ń pè ní ọ̀rọ̀ ìtìjú ni ọ̀rọ̀ àgálámàṣà, ọ̀rọ̀ kò bákùn gbé, ọ̀rọ̀ tí ó máa ń dàbí ẹni pé àwọn tinú ayé wọ́n máa ń rẹ́rìn sí, ṣùgbọ́n tí ó jẹ́ ọ̀rọ̀ ìdọ̀tí, ọ̀rọ̀ tí tini lójú, ọ̀rọ̀ tí a kò gbọdọ̀ gbọ́ ní gbangba. Ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ obìnrin, ẹ ṣe gáfàrà fún mi, bí àwọn aṣọ kan wà tí obìnrin máa ń lò, tí a bá fọ̀ wọ́n tí ò yẹ kí a máa sá sí ìta gbangba, nítorí wípé ó jẹ́ ohun tí ó tini lójú. Bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ mìíràn wà, ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ọ̀rọ̀ obìnrin, ọ̀rọ̀ ọkùnrin, ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ìṣepọ̀ láàrin ọkọ àti aya, tàbí àwọn nǹkan mìíràn tí ò yẹ kí a máa gbọ́ ní ẹnu onígbàgbọ́ ní ìta gbangba. Ṣùgbọ́n gbà tí a bá rí àwọn ẹlòmíràn ti won so we pe awon je onigbagbo sugbon ti won tun dapara ti won sefe awon ti won sin so yi won je oro itiju oni ko ye ko ri be ese ikesan e ma si se poro fun eni keji yin awon elomiran won o mo sai da won so wi pe awon ti di onigbagbo boya won fe lo si oja aladugbo sin bere wo pe arabirin ni bo le fe lo tin ba da lohun pe mo fe lo soja ohun eti ba fi lo soja ati e ani o gba owo yi ko ba mi ra iyo wa latoja gba ti wo tin lo ko champagne kemi na lo tori be tin ba so to fun wi pe mo n lo soja ise ti o ye ko ran mi lo ma ran mi a da bi eni pe mo je boyi eru re nitori be won o ni so fun mo fe sare de odo aladugbo mi nbi ni oja lo nlo oni iru eni be ko ye ke a ma so pe a je oni igbagbo ke a tun ma poro fun ara wa o sese ko je obirin to ti loko lo fe lo ri iya re bi o ba so fun oko pe ba le mi mo fe lo ri iya mi o oko le so wo pe se bi o lo ni ose ti o koja se o si nkan o nitori be a kan ni ara ale bi baale mi ba bere pe nbo ni mo lo eni mo sare jade die nbe yen mo fe lo wo awon ti won wa ni idapo ju ile mi iro lo npa o nlo si odo iya re to ba si de ton ba so pe e ma pe die se won na mo awon ti won sese di onigbagbo yi baba dodo won e ko se dide giri nitori pe oro ti won ni so oro na ti popo ju nitori o lo je kin pe iro lo npa awa ti a so pe a je onigbagbo ba la tun se nba iro lenu wa ko ye ko ri be oni e ma se se poro fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re je ki a wo Romo ori kefa lati ese ikefa nitori awa mo eyi pe a kan ogbologbo okunrin wa ma agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin ese mo ohun kan na ni eyi so fun wa ninu Efeso ori kerin ese ikeji le logun pe ni ti iwa yin atijo ki eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o di baje gege bi ife kufe etan se oye oni sinsin yi okan na ni bibeli ibaje kolose lati nka ibaje romu lati loka ibaje efesu lati nka okan na ni oro olorun eyi ni olorun nfe aba wa ni ijo ni ilu eko nihin tabi ijo ni ilu ibadan tabi ijo ni ilu ibomiran oro olorun okan na ni eko oro olorun okan na ni je ki n tun so papa o sese se amo wi pe ki se deeper ni ijo kan soso ti o wa ni gbogbo aye o sese ki eyan ki o ma wa si deeper tabi ke elomiran ki o ma lo si ijo miran bi gbogbo wa bi abaje olooto si oro olorun eko kan na ni o ye ki gbogbo wa ki a ma ko ni nitori ori nisinsinyi ohun ti paul n so fún àwọn ará kolose òun ló sọ fún àwọn ará efesu òun ló sọ fún àwọn ará romu tó ka ẹsẹ ìkejìlélógún yìí pé ní ti ìwà yín àtijọ kí ẹyin kí ó bọ ògbólógbò ọkùnrin nì sílẹ èyí tí ó di bàjẹ gẹgẹ bí ìfẹkúfẹ ẹtàn ẹsẹ ìkẹtàlélógún kí ẹ sì di titun ní ẹmí inú yín láti ẹsẹ ìkejìdínlọgbọn kí ẹni tí ń jalè má ṣe jalè mọ ṣe o ti gbọ ẹni tí ó ti wà ní ìwà kí ó máa fọwọ́rá kí ó máa mú nǹkan ti ẹlòmíràn ó ní ẹni tí ó bá ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ó má ṣe bẹ́ẹ̀ mọ́ bí ó bá ti ní ìgbàlà èyí tá orí bíi náírà kan lórí bẹ́ǹchì nígbà tó wá sí ilé ìsìn ó sì mú náírà kan yìí ṣé o rò wí pé ó hù látòrí bẹ́ǹchì ni o mọ̀ wípé ẹnìkan ló gbàgbé ẹ̀ síbẹ̀ nítorí bẹ́ẹ̀ ó ní kí ẹni tí ń jalè tẹ́lẹ̀ kí ó má ṣe jalè mọ́ ẹni tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ kò níṣẹ́ tó ń ṣe ó bá jí láàárọ̀ gbà tó wà ní tí ó wà tó jẹ́ gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ ó bá jí láàárọ̀ a máa ti ojú ilé dé ojú ilé ni a máa ní kile ri je nbe yen o kini kin le kini kin je nbe yen o nkan ton se niyan koni se ton se ko lowo to le pa wole bi o ba ti di onigbagbo ewo ni onigbagbo tun lo lati oju ile de oju ile kile ri je nbe yen o a o se bo iwa ogbologbo a o se bo sile tele tele gege bi alaigbagbo ohun ta man se ni pe a man ka a man fese pale ni ibodo awon railway nitori o sese ibi te nikan tin sai to fe wo railway ki owo e ko jabo nitori be iru awon eniyan ti o je ole o man fese rale kaakiri ni ni ibodo ko lati wo nkan to bo se lowo awon elomiran lati ri he mata so pa ti di onigbagbo ko ye ki iru iwa be ki o tun wa ni igbesi aye wa ka to mo olorun ki a to mo jesu awa ti a je omo fun baba bi baba ba lo sita a ma lo to bo apo baba a ma lo to bo ibi ton ko si boya a le ri bi adota kobo nbe tabi a le ri bi naira marun nbe a si mu awa ti a so pe a di onigbagbo nisisi o ni awa ta njale tele tele ka ma tun jale mo o tun se ni laanu ki se nipa ti awon omode nikan eni ti o je iyawo tele tele ki o tun mo jesu bi oko ba ti jade a ma lo ye apo oko o a ma lo ye bi ti won kowo si ibi ton ko nkan miran ibi ti won ko awon iwe a ma lo ye wo boya je ri naira marun naira mewa bo se fowo fe tele tele ni yi gege bi elaigbagbo gba to wa so pe o ti di onigbagbo nje ko je nkan ti ju wipe sibe sibe o tun lo nye apo oko wo o tun lo nye ibi ti won ko nkan si wo boye wa ri naira marun bo ba si mo naira marun mewa yi o ke so fun oko re bawo ni o se le so wipe o ti di eni igbala o ni eni tin jale tele tele ki o ma se jale mo awa ti o je pe tele tele ibi ta tin sise ka to mo olorun bi abe fe gba aye isimi awon ti o ti ni yawo awon ti o loko won so pe awon ti gbe yawo eni ti o bi mo kan alun ti mo meta merin ki o ba le gba owo ju be lo nisinsin to so pe o ti di onigbagbo o ti isatunse o le to ja tele tele ti won fi sanwo le fun o tun se njale ba kan na loni ki a to di onigbagbo bi a ba de ibi se ni ago mesan a so pe a de ago be ago se ni ago meje abo gba to wa tun so pe o ti di onigbagbo nje ki se be lo tun se nje ki se iru iwa be lo tun hu unu ye ki yi pada ki o wa o ye ki a bo akisa elegbin ti atijo o ye ki a bo won sile eni tin jale ki o ma se jale mo sugbon ki o kunkun ma se laala ki o ma sise ki o ma fi owo re sise ohun ti o dara ki ohun ki o le ni lati pin fun eni ti o se alaini ese ikokandinlogbon e ma se je ki oro idibaje kan ti enu yin jade e ma se je ki oro idibaje kan ti enu yin jade ewo ni an pe ni oro idibaje oro ti o mu ore ofe lowo nigba ti oko ba n ba yawo re soro ti o ba da bi eni pe an ba eru soro nigba ti oko ba n pe iyawo ni oruko inagije ti o dara nigba ti oko ba n so oro ti o le je ki eyan porisan le ki o kudanu nigba ti o ba n so si iyawo re oro idibaje ni tabi nigba ti iyawo na ti o ba n so wi pe ma so fun to je pe a ran ti ile ibi to n ti wa a mo wi pe emi o ki n se eni ti eniyan kan le se bi o ti won si gba ti iyawo ba di e se gafara fun mi ki n lo ede yi o dabi asa eni ti o gbeko eni ti o leko eni ti o mo olorun eni ti o mo jesu ti iyawo ba tun soro si oko lona ti o dabi eni wo pe oko a ma ro pe iru obirin wo ni mo gbe sile yi eni ti o dabi eni wo pe o lagbara ju mi lo oro po lenu iyawo ju ti oko lo eni ti awon eyan ma so wi pe iyawo e de die o e ma binu o e ma je ki oro yi ki o gbodi lokan oko yin o ko dara be o ni nitori be o ni ki oro idibaje kan ki o ma se jade lati enu wa sugbon iru eyi ti o dara fun eko ki o le ma fi ore ofe fun awon tin gbo e ma se se mu emi mimo olorun binu eni ti a fi se edidi yin di ojo idande gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu gbogbo aran kan Olorun ti ko opolopo nkan sile fun wa to je wipe bi a ba nka won bi a ba bojuto won bi a ba nse won ile wa yo toro Olorun ti fun won ni opolopo ase opolopo ilana ti o je wipe bi enikokan wa bi a ba nji laaro ti an fi oro Olorun se dingi ti an wo ti a sin fi diwon igbesi aye wa alafia yo wa ni idile wa bi a ba mo pe ki oko ti ko to ba yawo soro wipe a o gbodo ni iwa kikoro a o gbodo pon obirin yi loju a o gbodo fi ibinu ba iyawo lo a o gbodo fi irunu ba oko wa lo a o gbodo ni ariwo ninu ile wa se to je wipe oko ati iyawo n soro atun gbo ni ile kerin ile karun won so pe ah lagbaja tun ti de o pe o fe lu iyawo e pa lose to koja won si lo won na lo church o won ka bibeli ju kini lo ṣùgbọ́n bọ́n ṣe ka bíbélì tó síbẹ̀ síbẹ̀ ìjà ò kúrò ariwo ò kúrò láàrin wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú àrán kan ẹ máa ṣoore fún ẹnì kejì yín ẹ ní ìyọnú ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti dáríjì yín ó ní ká máa dáríjì ara wa nínú ìjọ ká máa dáríjì ara wa nínú agbolé ká máa dáríjì ara wa níbi iṣẹ́ kí a máa dáríjì ara wa pẹ̀lú àwa àti aládùúgbò kí a máa dáríjì ara wa gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi bí ó ti dáríjì wá yẹ kí a ṣe kíákíá kí a lọ sí ìkoríkejì àwọn ìwà ọkùnrin titun èyí jẹ́ wípé àwọn nǹkan ògbólógbó àwọn àkísà ìgbín àwọn ìwà àtijọ́ kí a bá wọn sílẹ̀ kí a jù wọn dànù kí a rí i wípé ìwà ọ̀tún ìrìn ọ̀tún kí a rí i wípé wọn jọba ní ìgbésí ayé wa èyí ni ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run wo Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹwàá ẹsìn ti gbé ọkùnrin titun ni wọ̀ ẹsìn ti gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa ẹsìn ti gbé ọkùnrin titun ni wọ ohun tí a ń sọ níhìn-ín a ń sọ gẹ́gẹ́ bí àpèjúwe bí ènìyàn ṣe máa ń wọṣọ nígbà mìíràn bí a bá ti rí ẹnìkan tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni yìí kí a tó mọ̀ a rí i wípé ìrìn tó máa ń rìn ìrìn ìdọ̀tí ni aṣọ tó máa ń wọ̀ aṣọ mìíràn ó lè jẹ́ aṣọ tí ẹnìkan bùn aṣọ tí ẹnìkan fún aṣọ yìí ó ṣeé ṣe kí ó ti ya díẹ̀ tàbí kí ó ti dọ̀tí díẹ̀ ó ṣeéṣe nítorí ẹni yìí kò ní ìmọ́tótó ó máa ń rin ìrìn ìdọ̀tí bá a bá tiẹ̀ ti rí a ó sọ lágbájá nìyẹn bó bá jẹ́ obìnrin ni kò jẹ́ tún irun ẹ̀ ṣe kò jẹ́ fọ ẹnu láàárọ̀ kò sì jẹ́ wọ aṣọ tó dára bí a bá ti rí a ó sọ lágbájá nìyẹn bí tiẹ̀ ti rí nìyẹn bá a tiẹ̀ fún láṣọ ẹni ìrìn ìdọ̀tí kò kúrò lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni yìí ni a rí wípé bóyá ó di onígbàgbọ́ bí ó sì ti di onígbàgbọ́ a ò mọ ìgbà tí ó di onígbàgbọ́ yìí àti kúrò ní àdúgbò ibi tó ń gbé kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó wá ti lọ́kọ ọlọ́run wá tún ti ṣe é lóore tó jẹ́ wípé ó ní ọkọ̀ tí ó di àjẹṣẹ́kù tó ní díẹ̀ lọ́wọ́ ó sì tún wá ti kọ́ ìwà ìmọ́tótó ẹni yìí nítorí wípé ó ti lọ́kọ àti kọ́ ní ìwà ìmọ́tótó ìyípadà ti dé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ á tún irun ẹ̀ ṣe ní ojoojúmọ́ àárọ̀ a mú ohun tí a fi ń fọnu a fọ ẹnu àti wípé aṣọ tó wá ń wọ̀ nísinsìnyí nítòótọ́ ló jẹ́ aṣọ ìwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n wọ́n jẹ́ aṣọ tí ó jẹ́ kí ó wà ní ìmọ́tótó bí o bá ti ń bọ̀ lókèèrè bóyá a ò tí ì rí fún ẹbí ọdún kan tàbí ọdún méjì a wá rí ó jẹ́ ẹni tí a ò lè dámọ̀ mọ́ a wá sọ wípé àbílágbájá ni àbílágbájá kọ́ ó tún wá ti ń yan fandafanda a wá dúró àtẹjúmọ́ ó wá kí wa pé arábìnrin ẹ káàárọ̀ o àtàbí ẹ káàsán o tàbí ẹ káalẹ́ o àbíwọ̀ ni àbíwọ̀ kọ́ èmi nì kí ló dé sọ fún mi jókòó pìtàn fún yín báwo ni nǹkan ṣe yí padà o kì ń rìn báyìí rí ọlọ́run ló dá mi lọ́la ọlọ́run ló mú ìyípadà wà bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ àwa tí ó jẹ́ wípé aṣọ ẹ̀gbin àkísà ẹlẹ́gbin ọmọ oníkùnàkùnà la jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a wá ti di ìyàwó Jésù Kristì àwa tí a ti dá lọ́lá ti a ti dariji awa ti a ti mu egbin ti a ti mu kuro ni igbesi aye wa ti Jesu to a ti di olugbala wa ti Jesu ti o ti fi aso ododo wo wa ti Jesu ti o ti ko wa gege bi a ti rin gege bi a ti soro gege bi a ti huwa gege bi a ti se gege bi a ti ba eni keji wa lo nigba ti a ba ri wa a da bi eni wi pe a o ni le da wa momo nitori igbesi aye titun iwa otun yo wa si igbesi aye wa pe Efesu lekan si Efesu ori kerin ese ikerin le logun ki ese gbe okunrin titun ni wo eyi ti ada nipa ti Olorun li ododo ati ni iwa mimo otito sori ikona ni bibeli o nso fun wa o ni ki a di titun ki a di titun ki a be si ni rin irin otun ki a be si ni hu iwa otun ninu Romu ori kejila Romu ori kejila ese ikeji ki e ma se da ki e ma se da dara yin po mo aye yi sugbon ki e parada lati di titun ni ironu yin ki eyin ki o le ri idi ife Olorun ti o dara ti o si se itewogba ti o si pe awon kan won yi won je ki o ye wa we pe Olorun fe ki a dabi Jesu ni gbogbo ise wa ni oro enu wa ni ohun gbogbo ti a nso ti a nse ki a dabi Jesu Christi nitori be o ye ki yi pada yi ki o farahan ni igbesi aye wa bi yi pada e ba farahan ni tooto kini ohun ti a o tun ri a o ri idapo ati ajumosepo ninu isokan ye ki a lo si Kolose ori keta ese ikokanla Kolose ori keta ese ikokanla nibi ti ko le si Heleni ati Jew ekola ati aikola alaigbede ara skitia eru ati omnira sugbon Kristi li ohun gbogbo ninu ohun gbogbo nihin ni Paul tun ti wa nso nkan miran fun wa o je ohun ti a menuba lana ninu isin wa ti ojo aiku o nso fun wa wipe nigbati a ba ti ba Olorun pade nigbati a ba ti di eniyan Olorun eniyan mimo wipe okuta idigbolu tabi ogiri ikele ti o wa laarin wa wipe a o wo won pale o nso nihin o fi awon nkan meji meji o fi won wera won o si nso fun a wipe awon idabo ti o ti wa laarin awon nkan meji meji meji won yi wipe ati mu okuro lakoko o nso nipa ti Heleni ati Jew bi a ba nso nipa Heleni eyi nso nipa awon Giriki sugbon ni edi ti o le yi o daadara won ma won pe won ni keferi awon Jew won ma pe gbogbo awon eniyan to ku won ma pe won ni keferi won ki da si won o ni sugbon bi eni ti a pe ni keferi tele tele ati eni ti a pe ni Jew bi o ba ti mo Olorun awon mejeji gbogbo nkan ti o pa ala saarin won tele tele a o mu won kuro won o di eniyan titun won o di ore ara won ki se be nikan ikola ati alaikola awon ti a konila ni awon Jew awon alaikola ni awon ti o ni awon esin miran ti awon Jew ti won se sure si won ti won so wipe won ko se daradara o ni bon ba ti mo Jesu ati eni to ti kola ati alaikola won a di kan a oni awon kan wa alaigbede o tun ni awon miran won je ara skitia won je nkan meji ki se kan na alaigbede lapa kan ara skitia lapa keji o ni awon wonyi bakan na bi won ba ti mo Jesu Christi awon nkan ti o da bi eni wo pe a fi ya won nipa tele tele a o mu won kuro o tun wa so nipa eru ati ominira wi pe awon ti o ni ominira boya won ni ise ti ara won won ni ile ti ara won ko se eni ti o fun won si abe isinru won ni ominira awon miran ti won si je eru nigba ti won ti ba Jesu Christi pade won di okan na e la nso fun wa wi pe bi a ba ti mo Olorun wi pe a o ni ma fi iyato si awon kan ti won wa lati gusu tabi awon ti won wa lati ariwa awon ti won wa lati ila orun tabi awon ti won wa lati iwo orun wi pe Christi yo je ohun gbogbo ninu ohun gbogbo ki yo si iyapa ki yo si idabo laarin eni kokan wa ati ninu eni kokan wa gbogbo wa yo fun sokan papo a o ni olorun kan kristi kan olugbala kan emi kan a o ma ni eko kan igbagbo kan a o si wa ni isokan ninu jesu kristi yi ni olorun ko wa loni nisisin yi o ye ki a didi duro ki a so fun olorun wi pe awon iwa atijo iwa ogbologbo ti atijo wi pe o ye ki a dagbere fun won patapata o ye ki a so fun olorun wi pe a fe di titun ni iwa wa ni irin ese wa ni iwo so wa papa ni bi a se n ba eni kokan eni keji wa lo o ye ki a di titun ni on gbogbo ti a nse ki a bo awon ogbologbo awon ekisa elegbin ti atijo ki a bo won ki a so won danu ki a si je ki iwa titun ki o joba ni igbese aye wa o ye ki a gbadura o so fun olorun ba olorun soro se awon nkan ti a n daruko won yi se won si wa ni igbese aye re ni ewo ni a tun ka agbere mo onigbagbo lowo tabi iwa eri tabi ife ko fe tabi iwa buburu ife buburu tabi ife gbugbona enikan si enikeji tabi oju kokoro tabi ohun miran ti ko dara ki a tun ma ba lowo onigbagbo ko e ko ri be e je ki a so fun olorun gbadura so fun olorun iwa imo ti ara eni nikan iwa ogbologbo ti atijo iwa ti o ija ati irunu je ki a so won danu ki awon kan ikoko ni igbese aye wa bi a ba je olooto bi a ba je olooto ti a so fun olorun o daju yo mu iyipada rere iyipada otun ba eni kokan wa
1: Epistle Paul Apostle si awon eberu ori ikejo nje pataki ninu ohun ti a nso ni eyi awa ni iru olori alufa be ti ojoko ni owo otun ite olanla ninu awon orun iranse bi mimo ati ti agoto oto ti oluwa pa ki se eniyan nitori a fi olukuluko olori alufa je lati ma mu ebun wa ati lati ma rubo nitori na olori alufa yi pelu ko le se aini ohun ti yo fi rubo ni isisin yi ibasepe on be ni aye ohun kì bá tilẹ̀ jẹ́ àlùfà nítorí àwọn tí ń fi ẹ̀bùn rúbọ gẹ́gẹ́ bí òfin bẹ àwọn ẹni tí ń jọ́sìn fún àpẹẹrẹ àti òjìji àwọn ohun ọ̀run bí a ti kọ́ mósè láti ọ̀dọ̀ ọlọ́run wá nígbà tí ó fẹ́ pa àgọ́ nítorí ó wípé kíyèsí kí o ṣeun gbogbo gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí a fi hàn lórí òkè ṣùgbọ́n ní ìsinsìnyí ó ti gba iṣẹ́ ìránṣẹ́ tí ó ní ọlá jù níwọ̀n bí ó ti jẹ́ pé alárinà májẹ̀mú tí ó dára jù ní í ṣe èyí tí a fi ṣe òfin lórí ìlérí tí ó sàn jù bẹ́ẹ̀ lọ nítorí ìbáṣepé májẹ̀mú ìṣáájú ni kò ní àbùkù ǹjẹ́ a kìbá ti wáàyè fún èkejì nítorí ó rí àbùkù lára wọn ó wípé kíyèsí ọjọ́ ń bọ̀ ni olúwa wí tí èmi ó ba ilé ìsírẹ́lì àti ilé júdà dá májẹ̀mú tuntun kì í ṣe gẹ́gẹ́ bí májẹ̀mú tí mo ti bá àwọn baba wọn dá ní ọjọ́ náà tí mo fà wọ́n lọ́wọ́ láti mú wọn jáde kúrò ní ilẹ̀ íjíbítì nítorí tí wọn kò dúró nínú májẹ̀mú mi èmi kò sì kà wọ́n sí ni olúwa wí nítorí èyí ni májẹ̀mú tí èmi ó ba ilé ìsírẹ́lì dá lẹ́yìn ọjọ́ wọn ni olúwa wí èmi ó fi òfin mi sí inú wọn èmi ó sì kọ́ wọn sí ọkàn wọn èmi ó sì máa jẹ ọlọ́run fún wọn wọn ó sì máa jẹ ènìyàn fún mi olúkúlùkù kì yóò sì máa kọ ará ìlú rẹ àti olúkúlùkù arákùnrin rẹ wípé mọ olúwa nítorí pé gbogbo wọn ni yóò mọ mí láti kékeré dé àgbà nítorí pé èmi ó ṣàánú fún àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ni èmi kì yóò sì rántí mọ ní èyí tí ó wípé májẹ̀mú tuntun ó ti sọ ti ìṣáájú di ti láéláé ṣùgbọ́n èyí tí ó ń di ti láéláé tí ó sì ń gbó ó múra àti di asán.
2: This CLM Radio, the spiritual welfare is our concern.
1: Epistle Paul Apostle si awon eberu ori ikesan nje majemu isaju papa pelu ni ilana isin ati bi mimo ti aye yi nitori pe apa ago kan eyi ti isaju ninu eyi ti opa fitila ati tabili ati akara ifihan gbe wa eyi ti a npe ni ibi mimo ati leyin aso ikele keji ohun ni ago ti a npe ni ibi mimo julo ti o ni awo turari wura ati apoti majemu ti a fi wura bo yi ka ninu eyi ti koko wura ti o ni mana gbe wa ati opa aroni ti o rudi ati awon wala majemu ati lori re ni awon kerubu ogo ti o sijibo ite anu eyi ti a ko le soro re ni sisiyin lokookan nje nigba ti a ti se eto nkan wonyi bayi awon alufa ma lo nigbakugba sinu ago ikini won ma se ise isin sugbon sinu ekeji ni olori alufa nikan ma lo leekan soso ni odun ki se ni aisi eje ti o fi rubo fun ara re na ati fun isin awon eniyan emi mimo n toka yi pe a ko ti ise ona ibi mimo sile niwon igba ti ago ikini ba duro eyi ti se apere fun igba sisin yi gege bi eyi ti a mu ebun ati ebo wa ti ko le mu olusin di pipe niti ohun ti eri okan eyi ti o wa ninu ohun jije ati ohun mimu ati oniruru iwe ti se ilana ti ara nikan ti a fi lile titi fi di igba atunse sugbon nigba ti Kristi de bi olori alufa awon rere ti n bo nipasẹ ago ti o tobi ti o si peju ti isaju eyi ti a ko fi owo pa eyi ni ti kii se ti eda yi bee ni kii se nipasẹ eje ewure ati omo malu sugbon nipa eje ohun ti kara re o wo ibi mimo leekan soso leyin ti o ti ri idande ainipekun gba fun wa nitori bi eje ako malu ati ewure ti a fi n wun awon ti a ti so di alaimo ba n so ni idi mimo fun iwenumo ara melomelo ni eje Kristi eni nipa emi ayeraye ti a fi ara re rubo si olorun le aini abawon yo wo eri okan yin mo kuro ninu oku ese lati sin olorun alaye ati nitori eyi ni o se je alarina majemu titun pe bi iku ti nbe fun idande awon ere koja ti o ti wa labe majemu isaju ki awon ti a ti pe le ri ileri ogun aini pekun gba nitori nibi ti iwe ogun ba gbe wa iku eni ti o se ko le se aisi pelu nitori iwe ogun ni agbara leyin igba ti eniyan ba ku nitori ko ni agbara rara nigba ti eni ti o se ba nbe laye nitori na ni a ko se ya majemu isaju papa si mimo laisi eje nitori nigba ti mose ti so gbogbo ase fun gbogbo awon eniyan gege bi ofin o mu ejo omo malu ati ti ewure pelu omi ati owo ododo ati ewe hisopu o si fi won ati iwe papa ati gbogbo eniyan wipe eyi ni eje majemu ti olorun pa lase fun yin be gege ni o si fi eje won ago ati gbogbo ohun elo isin o si fere je ohun gbogbo ni a fi eje wenu gege bi ofin ati laisi itaje sile ko si idariji nitori na a ko le sa fi iwonyi we awon apere ohun ti n be lorun mo sugbon o ye ki a fi ebo ti o san ju iwonyi lo we awon ohun orun paapa mo nitori Kristi ko wo ibi mimo ti a fi owo se lo ti se apere ti otito sugbon o lo si orun paapa ni isisiyi lati farahan ni iwaju olorun fun wa kii si se pe ki o le ma fi ara re rubo nigbakugba bi olori alufa ati ma wo inu ibi mimo lo ni ododun ti ohun ti eje ti kii se tire bibe eko ohun kiba sai ma jiya nigbakugba lati ipele aye sugbon ni isisiyi ni o fi ara han leekan soso ni opin aye lati mu ese kuro nipa ebo ara re niwon bi a si ti fi lele fun gbogbo eniyan lati ku leekan soso sugbon leyin eyi idajo bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú lẹ́yìn tí a ti fi rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo láti rú ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò farahàn nígbàkejì láìsí ẹ̀ṣẹ̀ fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ fún ìgbàlà.
3: Ọlọ́run bàbá wa àti bàbá Jésù Kristi Olúwa wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní tí o fún wa láti yẹ ọ̀rọ̀ rẹ wò, ọ̀rọ̀ tí mú ni yè, ọ̀rọ̀ tí ó máa ń lé ikú padà lẹ́yìn ẹni, ọ̀rọ̀ tí ó sì ń ṣe àwòtán gbogbo àrùn pátápátá, àti ọ̀rọ̀ tí ó ń jẹ́ kí a ní ìgbàlà, tí ó sì ń jẹ́ ká bá ìwọ ọlọ́run ẹlẹ́dàá wa lájà. A dúpẹ́ fún àǹfààní yìí, à ń bẹ̀ ọ́ wípé kí àǹfààní yìí kí ó má ṣe bọ́ lọ́wọ́ wa. Bí a sì ṣe ń yẹ ọ̀rọ̀ rẹ wò ní àṣálẹ̀ yìí, jẹ́ kí ìbùkún tí ó wà nínú kíkọ́, gbígbọ́ àti gbígba ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó balẹ̀ wa.
4: Amen.
3: Kí ó sì wà lórí àwọn ọmọ wa.
4: Amen.
3: Àti lórí àwọn ara ilé wa.
4: Amen.
3: Kí ọ̀rọ̀ yìí kí ó sì ṣe ipasẹ̀ wa dé ọ̀dọ̀ rẹ ní ìkẹyìn.
4: Amen.
3: Ní orúkọ Jésù Kristi Olúwa wa. A ó sọ̀rọ̀ lé ọ̀nà sí ìbùkún. Ọlọ́run tí ó fẹ́ wa, tí ó sì ń fẹ́ ire wa, ó ti ṣe ètò púpọ̀ fún ìgbésí ayé wa tí ó jẹ́ wípé bí a bá farabalẹ̀, tí a sì tẹ́tí lélẹ̀, tí a gbọ́ ohun tí ẹni tí ó fẹ́ wa, tí ó sì ń ṣe àníyàn lórí wa, tí a bá wo ètò tí ó ní fún ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa, ó dájú wípé ìbùkún tí a ń retí, Eti ati n fi okan da aniyan nipa re o daju wipe yo je ti wa sugbon opolopo nitori wipe ifoju ti o wa ninu eni kokan ati eda kokan ni a ma ro wipe olorun se bi eni pe a je oni igbese a si ma nsa fun olorun bi olorun ba kan enu ilekun wa ti o so pe o n bere wa a ma ro wipe o ti mu kumo dani o si ti mu iwe idajo wa dani a ma nsa fun olorun a si ma nso fun awon ti o wa nitosi pataki awon ti o n waasu oro olorun fun wa tabi awon ti won pe wa wipe ki a ka lo lati gbo oro olorun pe ki won so fun olorun wipe a o si nile nitori pe a ro pe a ti je igbese to po a o si mo bi a o se san igbese na bi a ba si foju kan olorun ati ro wipe idajo ni olorun fe gbe ko wa loju nitori be a ma nsa fun olorun a si ma nka kiri a nfe ibukun sugbon o se ni lanu wipe opolopo ti won se be esu ota emi wa lo fo won loju o si fo won loju si ire ati anu ati ibukun ti olorun ni fun won sugbon awa ti a ti so ara wa di isansa kuro lodo olorun ti a nsa kaakiri ti a si n wa ibukun mo fi lo fun oloni wipe bi o ba n fe ibukun tooto owo olorun ni ire re ati alaafia re ni o wa ibukun ti a si n fe owo olorun ni a fi pamo si bi o ba di igba ti a ba olorun dore ti a si n bere lowo re wipe ibukun wada o daju wipe ko si bi a ti le sare to tabi ti a ti le gbiyanju to ibukun a jina si wa sugbon fun awa ti a fe je ele ti omo ti a fe gboran ni a o so ninu oro olorun loni wipe ona si ibukun wa mo je so fun o pe ibukun ti o n reti ko jina si o o wa ni eti odo re o je mo pe ni igba miran bi a ba lo si ile ifowopamo si gbogbo owo ti o nilo ni o wa nitosi odo re ibi ti a fi owo yi pamo si ko jina si o to bi ile re bi o se jina si o to sugbon bi o ba je wipe o mo bi a ti ri eni ti o n ko iwe tabi eni ti o ma fun ni iwe sowedowo bi o ba je pe o mo iru ona ti o ye ki o gba a dabi eni wipe owo ti o nilo ti o si wa fun o ti a si ti pese re sile fun o a dabi eni pe o jina si o pupo bee naa ni ibukun olorun o wa nitosi re bi a ba la o loju sugbon o jina si o bi a ba di o loju ti a ko si je ki o mo ona si ibukun ti o ye o ti olorun si pese re sile fun o o ba mi lo si inu iwe mimo ni ori dafidi ori kini o n so fun wa wipe ibukun ni fun okunrin naa ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro le ona awon elese ati ti ko si joko ni ibo joko awon elegan eyi ni kokoro ti o si ilekun ti o sin pe o wi pe wa wole sugbon o daju pe ki o to wo ile ibukun olorun adena wa ni enu ona o nkan soso ti o sin wo ke se wi pe boya oje omode tabi agba awon ile apeje wa ti a ma funi ni iwe bi o ba tin fe wole a wo ibi ti o tin bo oruko re tabi boya a fun ni iwe ipe lati ni anfani lati je ninu ohun ti a pese sile awon miran wa ti o je pe bi o ba tin fe wole awo iru okiki tabi oye ti o ni ni adugbo re ke a to le gba o lati wole tabi o sese ni egbe omo ibile bi abani ase papo kan ni a ti nwo awon ti a fi iwe pe won si wo oruko re ati ileto tabi ibugbe ti o ti wa boya o leto si ati wole awon egbe miran wa ti o je pe awon obirin ni agba laaye lati wo iru ibi ayeye ti won se be na ni bi a ba fe wo ile ibukun olorun ni ati fi adena si enu ona kini adena yi sin fe wo ko fe wo boya o wa lati ilu nla tabi ilu kekere ko si fe mo boya oni gbogbo oye ti o wa ninu aye ti a ma nfuni ti a fi ma da ara wa lola wipe lagbaja ojogbon tabi olola ni a o si fe mo lowo re boya inu ile esin le abi o si tabi o ti e ma nse ojuse ti re ni inu ile isin eyi ko ni adena ti o ma gba ni wole si ibi ibukun olorun ti o fe wo kini o nfe wo o nfe wo boya ohun ti a bi obi abi ni bi iwa buburu ti o ti jinle ni inu re se iwo na mo gege bi eni ti o dagba ti o si ni oye bi aba bi omo awon eri ati idoti ati omiran wa ti ani lati ge kuro ti a sin lati fo kuro ni ara omode yi bi a ko ba fo kuro o le se omode yi lose bi ati fe gba wo inu ibukun olorun beni adena lati orun wa beni o wo boya abinibi iwa buburu iwa ese ti o gbe wa lati inu iya re boya ati we kuro iwo na si mo wi pe omi ki we ogbon ki we esin kesin ti a le wa ki we abinibi ti a gbe wa lati inu iya wa sinu aye beni bi o ba di igba ti a we awon kan wonyi kuro ona si ibukun ko ni si sile ini a fi ma ri ti awon ti o ti pe ninu aye ta ma fi so fun a wi pe aye buru wi pe egun ati osi pe o po ninu aye eyi ni eri won wi pe won ko ti mo ona si ibukun sugbon ni asale yi ni mo nje ki o to ole ti wi pe ona si ibukun wa bi abala oloju ti a si se ti re ti o si nfe gbo ti o nfe gba nitori woli ni olorun ran lati so fun wa wi pe bi a ba gbo ti a ba si gboran a o je ire ile na oni sugbon bi a ba ko oni ida ati idajo olorun li a o fi run wa ṣùgbọ́n bí o bá tẹ́tí sílẹ̀ sí ohun tí mo ní láti bá ọ sọ tí o sì mú àwọn nǹkan wọ̀nyí lọ sí ilé láti mọ̀ lónìí wípé ọ̀nà sí ìbùkún wà ó ń sọ fún wa ohun tí a dènà yìí tí ó fẹ́ rí lé ọwọ́ wa ìbùkún lè fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ ìmọ̀ ni à ń pè ní ìmọ̀ràn àwọn ènìyàn búburú àti tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn tí à ń pè ní ẹlẹ́ṣẹ̀ ó dàbí ẹni kí a pe ọkùnrin bí a bá sọ pé ọkùnrin èdè yìí ni ó kó gbogbo àwọn ọkùnrin ó kọjá ọlọ́pàá wà nínú àwọn ọkùnrin àwọn aláìríṣe wọ́n wà nínú àwọn ọkùnrin àwọn ọ̀kàwé wọ́n wà nínú àwọn ọkùnrin àgbẹ̀ wà nínú àwọn ọkùnrin nítorí bẹ́ẹ̀ bí a bá ń sọ wípé ẹlẹ́ṣẹ̀ yìí ni ó kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn papọ̀ ọ̀mùtí wà nínú wọn apànìyàn ó wà nínú àwọn tí a ń pè ní ẹlẹ́ṣẹ̀ àwọn ìwà tèmi ò tí burú jù kò ju kí n purọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí n bá fẹ́ bọ́ sínú wàhálà ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn aníyàwó nílé kí a tún ní nǹkan síta ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀ tàbí akóbìnrin jọ mẹ́ta mẹ́rin kò tí burú jù fún wọn nínú ti ìyàwó wọ́n wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀ ó wá ń sọ fún wa wípé bí ò bá di ìgbà tí a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ìṣẹ́ kò ní jù wá sílẹ̀ bí ò bá di wípé a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ní irú àti ẹ̀yà ẹ̀ṣẹ̀ ó ń sọ fún wa wípé ilẹ̀kùn ìbùkún ọlọ́run kò ní sí a lè gbàdúrà a lè gba àwẹ̀ a lè sọkún a lè sọ wípé a ti gbọ́ ìpè ọlọ́run wípé ẹ kánlẹ̀kùn a ó sì ṣí ilẹ̀kùn fún yín ẹ wá kiri ẹ ó sì rí ẹ béèrè a ó sì fi fún yín mo ṣe bí gbogbo wa náà ni a ti ń gbàdúrà a ti ń béèrè a ti ń wá kiri a sì ti ń kánlẹ̀kùn kí ni ṣe tí ilẹ̀kùn ìbùkún ọlọ́run kò ṣí sílẹ̀ èrèdí rẹ̀ ni wípé síbẹ̀síbẹ̀ a máa ń rìn nínú ìmọ̀ ènìyàn búburú a sì máa ń dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ èyí ni kò jẹ́ kí ilẹ̀kùn ìbùkún ọlọ́run kí ó ṣí sílẹ̀ fún wa ó sì sọ wípé ẹni tí kò jókòó ní ibòjókòó àwọn ẹlẹ́gàn àwọn wo ni a ń pè ní ẹlẹ́gàn àwọn tí ó gbé ní ìgbà ayé noah wọ́n lè jẹ́ kí a mọ àpẹẹrẹ àwọn tí a ń pè ní ẹlẹ́gàn kí ni ìwà àwọn tí ó gbé ní ìgbésí ayé noah àwọn tí noah tí ó wà àsù sí tí ó ń sọ fún wípé ìdájọ́ ń bọ̀ ìkún omi ń bọ̀ tí wọ́n sọ pé rárá kò ní rí bẹ́ẹ̀ nítorí pé aláàánú ni ọlọ́run pé bí a tilẹ̀ ń dẹ́ṣẹ̀ tí a sì ń ṣe tinú wa tí a sì ń ṣe agídí àti àìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run síbẹ̀síbẹ̀ lọ́jọ́ kan ìbùkún yóò dé oríire tiwa yóò dé àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn bí noah ti ń kan ọkọ̀ ni ó ń sọ fún wípé ẹ múra sílẹ̀ ìdájọ́ ń bọ̀ wọ́n ní rárá kò sí ìdájọ́ nítorí pé aláàánú ni ọlọ́run bí ó bá jẹ́ pé ìdájọ́ wà asá ti ń dẹ́ṣẹ̀ tipẹ́ ìdájọ́ ò ṣe dé àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn ọlọ́run wa ń kìlọ̀ fún ọ wípé má jókòó nítòsí wọn ibùgbé àwọn ọ̀mùtí ní ibùgbé ẹlẹ́gàn nítorí pé bí ọtí bi oba ti de opolo won ti won ti mu se o mo pe gbogbo onje inu ikun lo nlo sugbon oti oto bi aba mu oti ko duro ninu ikun o ma nlo si ori o ma yi ohun pada o ma yi oju pada o ma yi iwa papa o ma yi pada ibo joko awon omuti ni ibo joko awon elegan ni iwe owe ni o nje ki o di mimo fun wa awon elegan ori keta le ni ogun iwe owe ori keta le ni ogun ese ikokan din ni ogbon tali oli oshi tani oni ibanuje tali oni ija tali oni aso tali oni ogbe lai nidi tali oni iponju awon ti o duro pe nibi oti wine awon ti lo idan oti wine adaluwo iwo ma se wo ti wine pe o pon nigba ti o ba fi awo re han ninu ago ti an gbe mi ti o ndun ni ikehin ohun abuni san bi ejo ase buni je bi paramole oju re yo wo awon ajeji obirin aya re yo soro ayida yida ni toto iwo da bi eni ti o dubule la le aarin okun tabi eni ti o dubule loke opo oko iwo si wi pe won lu mi ko dun mi won lu mi emi ko si mo nigba wo le emi o ji orun iku niyan o nigba wo le emi o ji emi o tun ma wa kiri bi abadi omoti amandi elegant bi atile ri eni ti o nkilo fun wa oti bi o ba ti woni loju ti o si ti ko wo agbari o ma nso ni di alaigboran ni iwe orin dafidi ori kini ti anka le on ti je ki o ni mo fun wa wi pe a de na ti o wa le enu ona ni ile ibukun olorun ohun ti o fe wo ni wi pe iwo ko rin ni imo tabi imoran awon eniyan buburu iwo ko si joko le ona awon elese ati iwo ko joko iwo ko duro le ona awon elese iwo ko duro ni ibojoko awon elegan sugbon didun inu re wa le ofin oluwa ofin oluwa ni a pe ni ase olorun olorun ni ma se olorun si ni ohun ti o pa lase lati se eni ti o je eni ibukun eni ti o fe ni kokoro ilekun ibukun olorun oni o ma mo ma se olorun oni o ma so wi pe ah mi o je rin ni ona bayi nitori pe olorun ko fe bi o ba ti ni ohun ti o se tele tele aronu ku ada gege bi awon oluko wa ti so fun wa ni asale yi o so fun wa wi pe didun inu re wa le ofin oluwa ati ninu ofin re ke akungun so wi pe ati ninu oro re le o se asaro le osan ati le oru ki o to gbe igbese boya o nfe gbe iyawo a fe lati se asaro ninu kini oro olorun wi boya o fe sise ni eni ibukun to nfe ri ibukun ni idi ise yi a fe se asaro ninu kini oro olorun so nipa iru ise bayi boya a fe ki o ba wa lo sode lati lo se nkan kan a fe gbe ohun ti won fe ki o se ni igboro le oro olorun kini oro olorun wi nipa nkan wonyi e ni eni ti o nse asaro ninu oro olorun boya obi mo ni o nfa se asaro bawo ni kin se to omo yi okuloku fun gege bi agba ninu ile ni

ọ̀nà sí ìbùkún. Ohun tí ó ń sọ fún wa, ó ń sọ wípé ẹni tí ó bá ti pinnu nínú ọkàn rẹ̀ láti jẹ́ ẹni ìbùkún àti láti wọ ẹnu ọ̀nà ìbùkún Ọlọ́run, ó sọ wípé ẹ̀kọ́ Bíbélì ìbá jẹ́ òwúrọ̀ tàbí ọ̀sán tàbí àṣálẹ́ tàbí kí ó tilẹ̀ jẹ́ wípé a fi sí òru, ó ní dídùn inú rẹ̀ ni láti ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí àti nínú òfin Olúwa lé ọ̀sán àti lé òru. Ó lè máa rókì nínú ọkàn rẹ, kí ó sì máa jẹ́ ọlẹ́rìí wípé abájọ tí ìbùkún jìnà sí mi, nítorí wípé èmi ò mọ̀ pé ó burú láti máa rìn lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Kò wá sínú ọkàn mi wípé ó jẹ́ ohun tí ó máa mú ègún Ọlọ́run báni láti máa dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti ní ibùjókò wa ní ọ̀nà àwọn ẹlẹ́gàn ní tèmi. Nítorí àìmọ̀kan, bí a bá ti dé láti ibi iṣẹ́, kí a gbé ìjókòó síta pẹ̀lú àwọn ẹlẹ́gàn, pẹ̀lú àwọn afiọ̀rọ̀ Ọlọ́run àti ìlànà Ọlọ́run ṣe ẹ̀fẹ̀. Kí a gbé ìjókòó síta ká máa jọ́ṣẹ̀ fẹ̀. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ n kò mọ̀ wípé ó burú. Èmi rò wípé a máa ń sin Ọlọ́run ní ọjọ́ ìsinmi. Bí ó bá sì ti di ọjọ́ Monday títí di ọjọ́ Saturday, a ṣe ìfẹ́ inú ti ara wa. A sin èṣù díẹ̀, a jó fún èṣù díẹ̀, a lùlù fún èṣù díẹ̀, a sì lọ sí bí àpèjẹ. Yálà ó jẹ́ àwọn mùtí ni wọ́n wà ńbẹ̀, àbí àwọn oníjà ni wọ́n wà ńbẹ̀, àbí àwọn ẹlẹ́gàn. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ n kò mọ̀ pé ó burú, ṣùgbọ́n ó ń sọ fún wa wípé èyí ni ó mú kí ọ̀run kí ó ṣe láìrọ òjò sí ilé wa. Èyí ni ó mú kí ìtànṣán oòrùn Ọlọ́run kí ó má ṣe ràn sí ilé wa. Èyí ni ó mú kí ìbùkún Ọlọ́run kí ó má ṣe tú jáde sí agboolé wa àti sí orí wa. Ṣùgbọ́n bí a bá ronú pé ọ̀dà, bí a bá sọ fún Ọlọ́run wípé ó tó, ìṣẹ́ àti òṣì àti ègún ìré kọjá ọ̀rọ̀ Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé wa wípé ó tó gẹ́, lónìí a ń fẹ́ yí padà sí Olúwa, a sì ń fẹ́ rìn ní ọ̀nà ìbùkún rẹ̀. Mo gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ rẹ tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ọlọ́run yóò daríjì ọ́, yóò sì ṣí ilẹ̀kùn ìbùkún rẹ̀ fún ọ. Ó ṣeéṣe kí a ti máa wá ọmọ, kí a sì ti máa káàkiri láti fẹ́ rí ọmọ bí, ṣùgbọ́n kí ó jẹ́ wípé bí a ṣe ń ṣe wàhálà tó kù sí, ìbùkún tí a ń wá káàkiri kò jẹ́ tiwa. Ọ̀nà ni mo fi hàn ní àṣálẹ́ yìí, mo sì ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run yóò ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ẹni tí ó gbọ́ràn. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ kẹta wípé yóò sì dàbí igi tí a gbìn. Mo fẹ́ kí o fiyèsí gidigidi o. Ó ń sọ wípé yóò sì dàbí igi tí a gbìn. O lè fẹ́ bi mí léèrè wípé kí ni a ti lè mọ ti igi tí a kò gbìn sí? Igi tí a kò gbìn kò ní Olúwa, kò ní olùtọ́jú. Ẹyẹkẹyẹ ló lè dé orí rẹ̀, èso orí rẹ̀ kò ṣe pàtàkì, èso orí rẹ̀ a máa rẹ̀ dànù. Bí ẹni tí ó sì jẹ́ àgbẹ̀, bí ó bá débẹ̀, a gé igi ni lulẹ̀, a sì wọ sínú iná. Ṣùgbọ́n o lè lọ sí oko tí àwọn ìjọba tí wọ́n gbin igi sí orí rẹ̀, olùṣọ́ a wà lórí oko náà. Àwọn tí ó máa ń bu ìlẹ̀dú sí oko kí ohun ọ̀gbìn kí ó lè ṣe dáradára, wọ́n á fún wọn ní owó, wọ́n á sì fún wọn ní iṣẹ́ wípé kí wọ́n máa tọ́jú àwọn igi tí a gbìn. Àwọn tí ó sì máa mú ìkórè oko wa ilé, wọ́n á tún fi wọ́n síbẹ̀ bí èso bá ti hù lórí igi wọ̀nyí, kí wọn kí ó lè mú ìkórè rẹ̀, kí wọn kí ó lè mú wá ilé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ilẹ̀ ayé, aládùúgbò rẹ,

0: ṣí ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronúpìwọ̀dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá. Orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù. Bí o bá mọ̀ wípé o ṣetán tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá àti láti gba ẹ̀jẹ̀ Jésù Kristì kí o wọ inú ọkàn rẹ mọ́ láì dá ẹ̀ṣẹ̀ kankan sílẹ̀, na ọwọ́ rẹ sókò níbi tí o gbé wà. Tí o bá jẹ́ wípé ní tòótọ́, láì sí ọkàn àgàbàgebè, láì sí ọkàn tí ó ṣiyèméjì, bí o bá jẹ́ pé ní tòótọ́, tọkàntọkàn, tinútinú, ni o fi kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ Ọlọ́run kí o wọ inú ọkàn rẹ mọ́, níbi tí o wà mo fẹ́ kí o na ọwọ́ rẹ sí òkè. Èyí ni òfin sọ wípé ìsopọ̀ tí ó wà pẹ̀lú èmi àti ẹ̀ṣẹ̀ mo já, èyí tí ó wà pẹ̀lú èmi àti ayé mo já, ìrẹ́pọ̀ tí ó wà láàrin èmi àti èṣù mo bà á jẹ́, mo sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí o wọ inú ọkàn mi mọ́ láì ku ẹ̀ṣẹ̀ kan ṣoṣo. Mo fẹ́ kí ìgbésí ayé mi kí ó di ọ̀tun. Ìṣísẹ̀ yìí ni a ń pè ní ìgbàlà. Bí o ṣe na ọwọ́ rẹ sókè nì, gba Ọlọ́run gbọ́. Sọ fún Ọlọ́run wípé mo gbàgbọ́ pé o ti dáríjì mí, mo sì gbàgbọ́ wípé láti òní lọ, èmi àti ẹ̀ṣẹ̀ a ò ní nǹkan kan láti ṣe. Mo gbàgbọ́ wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ó wọ ẹ̀mí mọ́ pátápátá. Láti òní lọ mo sì ṣe ìpinnu láti bá Jésù rìn. Láti òní lọ mo ṣe ìpinnu láti má rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú àti láti má ṣe dúró ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́gàn àti láti má ṣe jókòó ní ìjókòó àwọn ẹlẹ́ṣẹ̀. Mo ṣe ìpinnu mo sì gbàgbọ́ wípé Ọlọ́run ti dáríjì mí. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti rí kọ́kọ́rọ́ tí ṣílẹ̀kùn ibukun olorun a si dupe wipe esu to ma je ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun ani anfani yi lati wa nihin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu adupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu je baba ese ti le moni ese ti gba ibukun lowo eniyan bi o ti wu ki o kere to gbogbo awon ti awon eniyan won ti won ti je won ti won ti ko sile abebe pe gege bi leri re dariji won ni oruko Jesu iwo le eni ti o wi ti o se be iwo ni se ileri ti o ki ye ileri re wi pe bi awon eniyan na ti an pe oruko mi mo bi won ba je re ara won sile ti won si gbadura ti won si wo oju mi ti won si ko ese won sile wi pe o dariji awon eniyan won yi de won de enu ona ilekun ibukun re won bere fun idariji fun idalare fun iwenu mo ninu oje Jesu Christi a si gbagbo wipe gba ti won ti le se ipinu ti won si ko awon ese won sile ti won si bebe fun oje Jesu ti ata sile fun imukuru ese won lati we won mo a gbagbo pe o ti gbo ni oruko Jesu dariji
1: amen
0: shanu
1: amen
0: ko awon ese won lo patapata adupa owi po ti gbo adupa po ti se fun wa awa ti o fi igbala re da lola ni asale yi abi o wi pe keni keni ninu wa ke ma tu se pada sinu ebi wa mo ni oruko Jesu agbara lati ma lo ati lati ma se dese mo agbagbo wipe ati gba ni asare ni oruko Jesu nisisiyi a bebe wipe enikeni ti o ti ni wahala ninu ile ti ko le sun ti o la lakala ti an da loro ti an se nise ti aye na ti esu ti n le ti aisan fi ti o fi ara re se ibugbe abe wipe pelu agbara re atoke wa da won sile ni oruko Jesu gbogbo enikeni ti o ni irora tabi aisan ni ago ara re nisisiyi a pase pelu agbara re nipa ina Kristi Jesu ti a fi mu won larada mu won larada ni oruko Jesu awon ti owo oso tabi aje tabi ota ti o ti wa lara won a fi eje re eje Jesu Kristi ti o ma n pa ina ofa eni bini a fi sami si onikaluku won lara abe o wipe ki gbogbo arun aisan ati owo oso ati aje ki o kuro ni ara won ni oruko Jesu je ki imole re ki o mole fun won awon ti okunkun bo mole je ki won ki o ri owuro ire anu olorun ni oruko Jesu awon ti o je pe titi de isinsiyi ewe won o re omo n ku mo won lowo won si n padanu owo won abe o wipe awon adanu won yi bawa da won duro ni oruko Jesu adupe pe o ti se adupe pe o ti gbo ti wa adupe pe lati asale yi lo ire ati anure ni o ma tele wa ibukun re si je ti wa lati asale yi lo igbala ti o si ti fi fun wa ti o wa ninu okan wa ti o ba kan wa jeri wi pe igba ti a ti jewo ti a si ti ko ese sile ti a ti bebe fun eje jesu lati wo wa mo lati wo wa nu kuro ninu ese wa a be o pe igbala yi ma se je ki o kuro le okan wa
1: amen
0: adupe pe o ti gbo ti wa adupe pe o ti dahun adura wa ni oruko jesu kristi oluwa wa.

ṣe ní ìkọ̀kọ̀ ń kọ́ àbí ọlọ́run ò rí ìta ń ṣe ní kọ̀kọ̀ kò rí èrò inú wa kò rí àwọn nǹkan mìíràn tí ó lòdì nínú ọkàn wa ta ni ó lè sọ wípé òun mọ́ ta ni ó lè sọ wípé òun mọ́ ju àwọn áńgẹ́lì lọ ó mọ nǹkan tí ọ̀rọ̀ ọlọ́run sọ ó ní kò tilẹ̀ bá ìwà funfun ìwà mímọ́ lọ́wọ́ àwọn áńgẹ́lì ká má ṣe sọ nípa ti ènìyàn ó ní nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi lóyún mi ó mọ̀ wípé ọkàn ẹ̀ṣẹ̀ ni là ń gbé káàkiri ẹni tí kò mọ ọlọ́run ẹni tí kò gba ọlọ́run gbọ́ ẹni tí kò ní ìgbàlà ọkàn ẹ̀ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ òun là ń gbé káàkiri nítorí bẹ́ẹ̀ kò sí ohun tí a lè ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òdodo gẹ́gẹ́ bí wípé à ń fún alágbè lówó tí ó lè gba ọkàn wa là ẹlòmíràn máa sọ wípé ìgbà gbogbo ló máa ń lọ sórí òkè láti lọ gbàdúrà àti wípé oṣù kan ò lè kọjá kó má lọ sórí òkè láti lọ gbàdúrà wọ́n máa ń jálánkátó nípa ti iṣẹ́ ọwọ́ wọn wọ́n máa ń rò wípé torí pé àwọn ń gbàdúrà àwọn ń gbà àwẹ̀ àti pé ní àkókò àwẹ̀ àti àdúrà bẹ́ẹ̀ àwọn máa ń ṣe iṣẹ́ àánú púpọ̀ àwọn máa sọ wípé nítorí bẹ́ẹ̀ àwọn ní láti dé ọ̀run rere àwọn ò mọ̀ wípé kò sí ohun tí a lè ṣe bí kì í bá ṣe wípé ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ wá bí kì í bá ṣe wípé a fi àánú ọlọ́run hàn fún wa bí kì í bá ṣe wípé ìfẹ́ ọlọ́run fún ara rẹ̀ ó kọjú sí wa láti ṣe wá lóore óre ìgbàlà bí kì í bá ṣe bẹ́ẹ̀ a kò lè wọ ìjọba ọlọ́run wọ ẹsẹ̀ ìkarùn yìí lẹ́ẹ̀kan sí ó ní kì í ṣe nípa iṣẹ́ tí a wá ṣe nínú òdodo ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ li ó gbà wálà ọmọ ádámù kan ìran ádámù kan ìbámà lè ní ìgbàlà ìbámà lè rí ojú ọlọ́run ọmọ ádámù kan ìbámà lè bọ́lọ́run dọ́rẹ̀ bí kì í bá ṣe wípé àánú ọlọ́run nítorí pé ọlọ́run ó jẹ́ ẹni mímọ́ ọlọ́run jẹ́ ẹni tó kórira ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n àwa ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni momi à ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun a fi ẹ̀ṣẹ̀ kọ́rùn gẹ́gẹ́ bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́ ṣùgbọ́n nítorí àánú ọlọ́run kí ènìyàn kí ó má ba ṣègbé òun ni a ṣe rán Jésù Kristì wípé àwa ẹlẹ́ṣẹ̀ àwa tí kò lọ́lọ́run àwa tí a ò mọ ojúbọ ọlọ́run àwa tí a ò mọ bí a ti ń sin ọlọ́run wípé kí àánú ọlọ́run kí ó lè fà wá súnmọ́ra kí àánú ọlọ́run kí ó lè mú wa wá sílé nítorí bẹ́ẹ̀ bí o bá ní ìgbàlà rántí wípé àánú ọlọ́run ni ó gbà ọ́ là àbí bí o bá tí ní ìgbàlà kí o mọ̀ wípé kò sí ohun tí o ń dúró dè ó yẹ kí o sá wá sọ̀dọ̀ ọlọ́run wípé ìgbà tí ó jẹ́ àánú ọlọ́run lè fi ń gbà wá là àánú yìí sì jẹ́ àánú ńláńlá tí ó jẹ́ wípé ó ń ṣàn gẹ́gẹ́ bí odò ni ó jìn ju odò lọ nítorí bẹ́ẹ̀ kí a wá sí ọ̀dọ̀ ọlọ́run kí a ba lè ní àánú ọlọ́run wo pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkẹta olùbùkún lé ọlọ́run àti bàbá Jésù Kristì olúwa wa ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú òní ẹni tí ó tún wa bí àwọn ẹlòmíràn wọ́n máa ń bá wa jiyàn wọ́n máa ń fẹ́ já wa ní kooro ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n máa ń sọ wípé èwo ni wọ́n tún pè ní àtúnbí nítorí wípé nǹkan tí àwọn mọ̀ ni wípé kí àwọn kí ó máa lọ sí ilé ìsìn kí àwọn kí ó máa ka bíbélì kí àwọn kí ó ṣe confirmation tàbí kí àwọn kí ó ṣe ti ìrìbọmi tàbí ìrìbọmi baptism ti ọmọ kéékèèké èyí ni àwọn mọ̀ gbà tí wọ́n bá ti dàgbà tán bóyá a pè wọ́n wá sínú ìjọ yìí tí a sì ń sọ fún ọ wípé a kò lè ṣe aláìtó yín bí wípé bí kì í bá ṣe pé a tó ènìyàn bí òun kò lè wọ ìjọba ọlọ́run tí wọ́n bá jáde ilé ìsìn bí a bá bè lọ́wọ́ wípé ìwàásù tá a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a gbọ́ báwo la ṣe rí sí a ní gbogbo ẹ̀ ò tiẹ̀ dẹ̀ yé òun wípé láti kékeré lòun ti jẹ́ olùsìn olùfarasìn olùfọkànsìn láti kékeré ni òun ti jẹ́ ẹni tí ó fẹ́ràn ọlọ́run púpọ̀ wípé orúkọ Jésù ìró ẹ̀ létí òun bí ohun dídùn orin dídùn ni ṣùgbọ́n èyí tó tún wá ń gbọ́ níhìn wípé kí á di àtúnbí ṣé kì í ṣe ìgbéraga ní àwọn ìjọ oníhìn rere ṣé kì í ṣe ìgbéraga ló ń tì wọ́n tí wọ́n rò wípé àwọn ní nǹkan mìíràn tí àwọn ẹ̀sìn àwọn ìjọ tí ó ti ń sìn kí á tó dá àwọn ìjọ wọ̀nyí sílẹ̀ ṣé kì í ṣe ìgbéraga ló jẹ́ ká rò pé a ní nǹkan táwọn tó ń wò ní kì í ṣe bẹ́ẹ̀ Jésù fún ara rẹ̀ ló wà sọ àtúnbí òun la tún sọ fún wa níhìn ó ní olùbùkún lé ọlọ́run bàbá Jésù Kristì olúwa wa wo tó sọ pé ó ṣe fún wa ẹni tí ó tún wa bí

tí ó tún wọ bí àti gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ ó tún wọ bí sí ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú nípa ní ti ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ àánú tí ó jìjì òkun lọ àánú tí ó ga ju òkè lọ àánú tí ó gbòòrò ju àwọ̀ sánmọ̀ lọ ó ní nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ ó ní a fi rí wípé kò sí ẹni tí ọlọ́run ò lè gbàlà ẹlòmíràn tó máa rò wípé ayé ò yẹ fún ẹlòmíràn tó máa rò wípé ọ̀daràn pátápátá ni ẹlòmíràn tó máa rò wípé ó ti ẹ̀ṣẹ̀ ó ti dídò ní ìgbésí ayé rẹ̀ wípé kò lè ṣeé ṣe láti ní ìgbàlà ó ní àánú ọlọ́run ó jìjì òkun lọ àánú ọlọ́run ó ga ju òkè lọ ó gbòòrò ju àwọ̀ sánmọ̀ lọ ó ní ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú yìí tó jẹ́ àgbọ́nmágbẹ tí látọ̀dọ̀ ọlọ́run tó jẹ́ pé à ń gbọn à ń bù nínú rẹ̀ kò lè tán ó nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú yìí òun ni ó fi ń gba ẹnì kọ̀ọ̀kan wàlà nítorí bẹ́ẹ̀ bó bá tí ní ìgbàlà kí ló ń dúró dè nígbà tí àánú ọlọ́run pọ̀ nígbà tí àánú ọlọ́run jìn nígbà tí ó jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ olúwa ni a ó gbàlà ìwo ló tún dúró dè nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé àánú ọlọ́run dúró dè ẹnì kọ̀ọ̀kan wa àánú ọlọ́run tí a fi ń gbanilà àánú ọlọ́run tí a fi ń yí ni padà àánú ọlọ́run tí a fi ń sọni di àtúnbí ó ń dúró dè ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n ní sòro wípé nígbà tí ọlọ́run tí ó bá ti fi ojú àánú wò wá tí ó ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá tí ó ti gba ọkàn wa là kí ló ń béèrè lọ́wọ́ wa nítorí wípé àánú ọlọ́run kìí ṣe wípé kí a gba àánú ọlọ́run kí a wá sá lọ kí a má wá sọ́dọ̀ ọlọ́run mọ́ kí a má ṣe ìfẹ́ ọlọ́run mọ́ kí lọ ọlọ́run béè lọ́wọ́ wa nígbà tí a bá ti gba àánú ọlọ́run nínú ọkàn wa nínú ìgbésí ayé wa ohun kan ló ń béè lọ́wọ́ wa yẹ kí a wo Míkà orí kẹfà ẹsẹ̀ ìkẹjọ Míkà nínú májẹ̀mú láéláé ó súnmọ́ ìparí májẹ̀mú láéláé nínú Míkà orí kẹfà ẹsẹ̀ ìkẹjọ a ti fi hàn ọ́ ìwọ ènìyàn ohun tí ó dára àti ohun tí olúwa ń béèrè lọ́wọ́ rẹ bí kò ṣe kí o ṣe òtítọ́ kí o sì fẹ́ àánú àti kí o rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run rẹ ó ní ohun tí a ń fi hàn wá nínú ọ̀rọ̀ ọlọ́run àti ohun tí a ti fi hàn wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ni wípé gbà tí àwa pàápàá tí a ti mọ̀ nípa àánú ọlọ́run gbà tí àwa pàápàá tí a ti ní ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí àánú ọlọ́run gbà tí àwa pàápàá tí a ti tọ́ ẹ̀bùn ọ̀run wò nítorí àánú ọlọ́run gbà tí a ti tún wa bí nítorí àánú ọlọ́run ó ní ohun kan lókò fún wa wípé kí àwa pàápàá kí a fi àánú hàn fún àwọn ẹlòmíràn wípé kí a fẹ́ àánú kí a ṣe àánú sí àwọn ẹlòmíràn báwo la ṣe lè ṣe àánú kí a kọ́kọ́ sọ wípé bí a bá fi àánú hàn ó jẹ́ wípé a ń fi ọkàn ìmoore hàn ó dàbí ẹni tí ó jẹ gbèsè Jésù pàápàá sọ nípa rẹ̀ ó sọ nípa àánú yìí báwo ló ṣe sọ ó sọ nípa ìdáríjì ó sọ nípa ẹnìkan tí ó jẹ ọ̀gá rẹ̀ ní ìgbèsè ìgbèsè yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ó jẹ́ wípé kò lè san ìgbèsè náà bí a tilẹ̀ ta òun àti aya rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ bí a tà wọ́n sí oko ẹrú kò ṣeé ṣe fún wọn ní ọjọ́ ayé wọn láti san ìgbèsè yìí nítorí bẹ́ẹ̀ ọ̀gá wọn ó dáríjì ẹni yìí bí ó ti dáríjì ó gba àánú ó gba ìdáríjì ó gba ìfẹ́ láti ọ̀dọ̀ ọ̀gá yìí ṣùgbọ́n bí ó ti ń lọ ní orí ẹlòmíràn tí ó jẹ́ ní owó kékeré owó bíntín tó yẹ kí ọmọlúàbí tó yẹ kí ẹni tí a ti dáríjì tó yẹ kí ó bójú fòdá ni ó bá ga ẹni lọ́rùn ni ó sọ wípé san ìgbèsè tí ó jẹ mí ní ẹnì kejì rẹ̀ wá sọ wípé ṣé sùúrù fún mi màá sanwó fún ọ owó náà òkùnkùn níye lórí owó náà òkùnkùn pọ̀ tó nǹkan ló bá jù sọ́gbà ẹ̀wọ̀n gbà tí ọ̀gá rẹ̀ gbọ́ ló wá sọ fún wípé ìwọ ẹni tí a dáríjì ìwọ ẹni tí a fi àánú hàn fún ó ṣe jẹ́ ohun ròrò ènìyàn tó bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé o lè dáríjì ẹnì kejì rẹ ohun tí Jésù ń sọ fún wa níhìn ni wípé bí a ti rí àánú gbà láti ọ̀dọ̀ ọlọ́run tí a ti dáríjì wá tí a ti kọrúkọ wa ní sí ìwé ìyè lọ́run tí a ti sọ àwa ọ̀ta ọlọ́run tí a sọ wá di ọ̀rẹ́ ọlọ́run tí a sọ wá di ọmọ ọlọ́run wípé àwa pàápàá àánú tí a rí gbà yìí ó yẹ kí a fi àánú yìí hàn sí àwọn ẹlòmíràn wípé gbà tá a bá ṣe bẹ́ẹ̀ ni a ń fi hàn wípé a ní ọkàn ìmoore jẹ́ kí n ka díẹ̀ fún ọ nínú Matthew orí 18 láti ẹsẹ̀
ikejilelogbon nigba ti oluwa re pe tan o wi fun pe ah iwo iranse buburu yi mo fi gbogbo gbese ni ji o nitori iwo be mi iwo ki si saanu iranse egbe re gege bi mo ti saanu fun o se o gbo ibere yi o ni kini de ki lo se to je wi pe o le saanu fun iranse egbe re gege bi emi paapa ti saanu fun o oluwa re si binu o si fun o si fi fun awon onitubu titi yo fi san gbogbo gbese eyi ti o ti je be na gege ni baba mi ti nbe le orun yo se si yo se fun yin bi olukuluko ko ba fi tokan tokan re dari ese ji awon arakunrin re bi olukuluko ko ba fi tokan tokan re dari ese arakunrin re ji nitori be ohun ti olorun be lowo wa ni we pe ki a gba awon iliri o ngbo we pe aanu wa fun awon alaanu ati pe o wa fun eni ti gboran si oro olorun ki a fi okan imore han bawo ni olorun se fe ki a se aanu ki lo nreti lowo re ati lowo mi ki a ba le je alaanu kini awon nkan ti a le se ti yo fi han we pe awa paapa a je alaanu ranti wo pe ipile wo pe ansanu ni pe awa paapa ati anugba lati odo olorun wa ati dari ese waji wa ati koruko wa si iwe ye lorun ati di atunbi nitori opolopo anu re o ti fi ore ofe han fun wa o wa je ojuse ti wa nisinsin yi lati fi anu han fun awon elomiran bawo ni a se le fi anu han fun awon elomiran wo luko ori kefa ese ikerin din logoji nje keyin ki o li anu gege bi baba yin ti li anu ki eyin ki o li anu gege bi baba yin ti li anu bi abanka bibeli o ye ki a gba emi olorun laaye lati se itumo bibeli fun wa opolopo igba ni a ma nri awon elomiran o sese won ti fe yawo wọn a pe ìyàwó wọn pe gbọ́ kí n tó fẹ́ ọ mo mọ nǹkan tí bàbá rẹ àti ìyá rẹ tí wọ́n fojú mi rí gbogbo nǹkan tí mo ní pátápátá tí mo ti ṣiṣẹ́ fún ni wọ́n gbà lọ́wọ́ mi kò tó délé nítorí bẹ́ẹ̀ yẹ kó yí ọ pé òdélé ná ṣùgbọ́n bí bàbá rẹ bó ṣe ṣe sí mi tí ò ní ojú àánú tí mo bẹ̀bẹ̀ tí ó tó dìgbà tó gba gbogbo nǹkan tí mo ní pátápátá láyé ko to fi e fun mi o ye ko mo iru nkan ti wa ba nile nitori be owo ti baba e fi mu mi owo be ni ma fi mu o sugbon olorun so fun a wi pe aanu ti wa ki se bi baba ayawo bo se saanu fun wa aanu wa ki se wi pe a n gbesan lara ayawo wa gege bi baba e bo se se si wa o ni nje ki eyin ki o li aanu gege bi baba yin ti li aanu àwọn ẹlòmíràn wọn bá ń bá ẹlòmíràn ṣe nǹkan kan wọn máa ń sọ wípé mo mọ bí lágbájá ṣe ń ṣe nítorí bẹ́ẹ̀ ọwọ́ tí lágbájá fi mú mi ọwọ́ bẹ́ẹ̀ lèmi náà fi mú àwọn ènìyàn wọ̀nyí a máa ń rí irú ìwà báyìí lọ́wọ́ àwọn tí wọ́n di adarí àwọn tó jẹ́ wípé bóyá wọ́n ti wà ní adarí ní abẹ́ eléde gẹ̀ẹ́sì eléde òyìnbó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ó wà ní eléde gẹ̀ẹ́sì tí a ń sọ yìí nítorí wípé ṣé a mọ̀ a ń dàgbà sí lójoojúmọ́ ni nítorí pé ìwọ̀n ìgbàgbọ́ ìwọ̀n ìfẹ́ ìwọ̀n àánú ìwọ̀n oore ọ̀fẹ́ tí a darí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ní yìí tó ní ó ní bó ṣe ń ṣe sí wọn òun sì nígbà tí ó wá di adarí a sọ pé èmi náà ń sìn mo ti di adarí nítorí bẹ́ẹ̀ àánú tí mo lè fi hàn èmi náà mọ̀rú àánú tí mo ń rí lọ́dọ̀ adarí tèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísinsìn tèmi náà di adarí àánú tí mo lè fi hàn ó mọ níwọ̀n nítorí pé mo mọ bí lágbájá ṣe ń ṣe bí lágbájá ṣe ṣe sí mi bẹ́ẹ̀ náà ni èmi náà bẹ́ẹ̀ ni màá ṣe sí ẹlòmíràn ó ní àánú wa òdiwọ̀n àánú wa kì í ṣe bí àwọn ènìyàn ṣe ṣe sí wa ó ní ṣùgbọ́n bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti ṣàánú fún wa bẹ́ẹ̀ ni kí àwa náà kí ó máa ṣàánú bí o bá gbé nǹkan wọ̀nyí yẹ̀wò bí o bá wo nínú ilé àwa ẹlòmíràn bí a bá ń sọ nípa ti ìgbéyàwó wọ́n máa béèrè ìbéèrè lọ́wọ́ wa wọ́n máa ní kí ni ìyàwó lè ṣe tí màá fi ní kókó gbá ẹ̀ síta kí ni ìyàwó lè ṣe tí màá sọ pé ká pín gàrí wípé ó tó gẹ́
e to se ni e ta jo gbe papo ni we pe o ti to mo ti mo eko oro olorun we pe mi o le fe yawo mi sugbon gbe ti e loto kemi na kin gbe temi loto ki la le kini iyawo le se ti a ko fini le se anu fun omo oni e down ni we pe ki a ma se anu fun iyawo wa gege bi baba wa ti nbe li orun bi o ti sanu fun wa so o ye ki awa na ki a mo wi pe gba ti a ti je elese tele tele awon nkan ko bakun gbe awon nkan ti o bi olorun ninu ti awa na ti se sugbon nitori ore ofe nitori anu ti olorun dariji wa o ye ki awa pa pa ki a mo pe bi a ba se olorun bi a ba ti se olorun ti olorun dariji wa bi aya ba se wa bi oko ba se wa bi omo ba se wa o ye ki awa na ki a le ni anu ki a le dariji o ni ki eyin ki o li anu ani bi baba yin lorun bi o ti se anu fun yin elomiran o se se omo je janduku eniyan omo je ole omo je bi oni kupani omo je eni ti o nkegbe buburu a se ti kilo fun omo yi o tete gbo gba to wa ya baba wa pinu we pe omo yi o ni le ba wa gbele o wa ran omo jade o wa so fun yi pe lai ese o gbodo tenu leyi mo o fe je asunta lo ma sunta o sese ki o je igba yi gan ni oju omo wa wale o wa do bale pe baba e dariji mi o je se be mo baba so wo pe kin to mu ipinu lo pe si gba ti mo ti mu ipinu wi pe o ni ba wa gbenu leyi mo ko so to tun le gbebe ko to tun to le be mi kin gbebe iya kunle ani e je a dariji e je e kan yi ki a ti e tun ki a tun wo owo e a so ko ti e pe ohun o ni le dariji awon aladugbo awon ara ninu Jesu won tun wa won ni eje adariji omode yi o so wi pe sun ti fe ronuko ada o n fe gba olorun gbo o n fe tele olorun o ni o ti o rara omo yi o ni ba gbenu le mo ki lo de o ni nje ki eyin ki o li anu gege bi baba yin ti li anu nitori be o ye ki a mo wi pe lakoko anu ti baba fi fe wa iru anu yi gan lo ye ki awa na ki a ni ṣùgbọ́n jẹ́ kí n sọ nǹkan mìíràn fún ọ nígbà tí a ọmọ ọ̀nà ìgbàlà onígbàgbọ́ tó ṣeé ṣe fún láti dúró nínú ọkọ̀ èrò láì sọ̀rọ̀ ìgbàlà onígbàgbọ́ tó ṣeé ṣe fún láti wà ládùúgbò láì sọ̀rọ̀ ìgbàlà láì ké tantan fáwọn ènìyàn wípé Jésù Kristì ń gbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó ṣègbé irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó lọ sí ọ̀run àpáàdì láì sí àǹfààní àti ronúpọ̀àdà láì sí àǹfààní àti ní ìgbàlà ẹlòmíràn bí a bá pè wọ́n pé arákùnrin láti ìgbà tí ẹ ti ń wá sí ilé ìsìn ó yẹ kí ẹ lè bá wa darí ìdàpọ̀ ojú ilé ó yẹ kí ẹ lè bá sọ̀rọ̀ ìgbàlà fún àwọn ẹlòmíràn arábìnrin láti ìgbà tí ẹ ti ń wá sí ilé ìsìn ó yẹ kí ẹ lè di ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ẹ̀yin tí ẹ ó lè máa sọ ọ̀rọ̀ ọlọ́run fún àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè ní ìgbàlà kí wọn kí ó ba lè mọ̀ nípa àánú ọlọ́run a lóhun ò ráyè a ní iṣẹ́ dí òun lọ́wọ́ a ní ìgbà tí wọ́n máa ń ṣe ìpàdé ojú ilé gan ìgbà yí gan ló máa ń dáná oúnjẹ ìgbà tí wọ́n máa ń lọ ní ọjọ́ sátidé fún ìkẹ́kọ̀ọ́ àwọn òṣìṣẹ́ ìgbà yí gan ni ó máa ń lọ sọ́jà ìgbà tí wọ́n máa ń pe àwọn òṣìṣẹ́ wípé kí a wà sùn ìrere kí a ṣe tibí kí a ṣe tọ̀hún ìgbà yí gan ni àwọn oníbàárà tòun ìgbà yí náà máa ń wá sí ibi àtirajà bí a bá jẹ ẹni tí ó le àánú bí a bá jẹ ẹni tí ó mọre ìfẹ́ ọlọ́run àánú ọlọ́run fún wa tí a sì fẹ́ ṣe àánú fún àwọn ẹlòmíràn a ò ní jẹ́ kí ohunkóhun kí ó di wa lọ́wọ́ láti sọ ọ̀rọ̀ ìgbàlà fún àwọn ẹlòmíràn wẹ́sẹ̀ kẹtàdínlógójì ẹ má ṣe dáni ilé ẹjọ́ a kì yóò sì dá yín ilé ẹjọ́ ẹ má ṣe dáni lẹ́bi a kì yóò sì dá yín ilé ẹbí ẹ dáríjì a ó sì dáríjì yín ó ń sọ níhìn-ín ó ní kí a má ṣe dáni ilé ẹjọ́ àwọn ẹlòmíràn bí wọ́n bá ti gbọ́ ohun kan nípa ọkọ lágbájá ọkọ arábìnrin tẹ̀mẹ̀dù wọ́n á ti sọ pé lágbájá bó ṣe ń ṣe nìyẹn ọ̀rọ̀ dá lẹ́nu ẹ èèyàn burúkú ni ó ti ẹ̀yà mi lẹ́nu pé ní gbogbo ìjọ bí gbogbo ìjọ ṣe pọ̀ tó irú ẹni bẹ́ẹ̀ lórí fẹ́ nígbèsè ayé ẹ nǹkan tó wá náà lórí ìgbà tó ti fẹ́ lágbájá lágbájá mo mọ̀ gbàtà kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ìpàdé ojú ilé òun ni ó jẹ́ bí ọ̀gá ní ibi ẹkùn wa lágbájá lé èèyàn burúkú pátápátá gbáà ni àwọn olùṣọ́ àgùntàn ọmọ lágbájá ni wọ́n á mọ̀ wípé lágbájá ò nígbàlà lágbájá ò lóore ọ̀fẹ́ ọlọ́run ó ní ká má ṣe dánilé ẹjọ́ ó ní bí a bá ti ń gbọ́ nípa ọkọ arábìnrin tàbí aya arákùnrin
kí a má ṣe dání ilé ẹjọ́, kí a má ba dá àwa náà lé ẹjọ́. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé nínú ẹkùn ni a ti rí pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin ẹnìkan sí ẹnìkejì. Ẹnì kíní a sọ ti ẹ̀ fún wa láì gbọ́ ti ẹnu ẹnìkejì, a ti bẹ̀rẹ̀ sí ní dájọ́. Gbàtà bá dẹ̀ gbàtà máa rí lágbájá tá a máa rí pé wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ fún wa, bódẹ̀ kí wa ohun á gan, ohun tí kò dára la ó fi dá lóhùn. Ó ṣe é ṣe pàápàá bí a bá ti sọ ìgbàlànà kí a máa mọ lójú. Ẹlẹ́ṣẹ̀ ló máa mọ́ni lójú, ẹlẹ́ṣẹ̀ ló máa sọ wípé kí a kó tiwa sọ́hùn, ẹlẹ́ṣẹ̀ ló máa ní ọ̀rọ̀ èébú lẹ́nu. Gba tí a bá arábìnrin pàdé torí pé nǹkan tán ti sọ fún ọ, èyí tán ti gbìn sí ẹ lọ́kàn, tó o sì béèrè lọ́wọ́ lágbájá pé wọ́n máa sọ̀rọ̀ báyìí fún mi, ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Kí a jẹ́ kí ó lè sọ ti ẹnu ẹ̀. Ṣùgbọ́n a ò ṣe bẹ́ẹ̀, a ti bẹ̀rẹ̀ sí ní mọ́ wọn lójú, a ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé èèyàn burúkú ni, a ti ń dájọ́ láì gbọ́ ti ẹnu ẹni tí a ń dá lẹ́jọ́. Kò dára bẹ́ẹ̀. Ó ní bí a bá jẹ́ aláàánú, a ò ní dáni lẹ́jọ́, kí a má ba dá àwa pàápàá lẹ́jọ́, a ò ní dáni lẹ́bi, kí a má ba dá wa lẹ́bi. Ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ kan ló ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà. Ṣùgbọ́n ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà yìí, ìgbàlà ló ní kò tíì lẹ́kọ̀ọ́, ìgbàlà ló ní kò tíì mọ bíbélì lẹ́kùnrẹ́rẹ́. Ó ṣeéṣe kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ìyá rẹ̀, kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa bàbá rẹ̀, kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin, ẹ̀gbọ́n rẹ̀ obìnrin fún wa. Àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, tí a ní ìgbàlà, tí a sì lẹ́kọ̀ọ́, ìkan ni kí a ní ìgbàlà. Ìkejì ni pé lẹ́yìn ìgbà tí a bá ní ìgbàlà, kí a kẹ́kọ̀ọ́ ìhìn rere. Àwa tí a ní ìgbàlà, tí a sì tún kẹ́kọ̀ọ́ ìhìn rere, ó yẹ kí a lè sọ fún wípé ìgbà tí Ọlọ́run ti dáríjì ọ́, wọn kì í sọ̀rọ̀ bàbá ẹni bẹ́ẹ̀. Ìgbà tí Ọlọ́run ti dáríjì ọ́, wọn kì í sọ̀rọ̀ ìyá tàbí ẹ̀gbọ́n tàbí àbúrò ẹni bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣe ọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣe ni kò dáríjì wọn, ṣe ni kò máa gbàdúrà fún wọn. Èyí ló yẹ kó jáde lẹ́nu ẹni tó ní ìgbàlà, tó sì ní ẹ̀kọ́ ìhìn rere. Ṣùgbọ́n àwa tí a rò wípé a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a rò pé a jẹ́ ẹni ti ẹ̀mí, bí ọmọ tí ó ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà, bí ó bá ti ń sọ̀rọ̀ bàbá rẹ̀ ní búburú, ó sọ̀rọ̀ ìyá rẹ̀ ní búburú, bẹ́ẹ̀ là apá a máa bá dákun, a sọ pé èèyàn búburú ni wọ́n, àwọn ẹlẹ́ṣẹ̀ wọn ò lè ṣe ohun tó dáa. Kò dáa bẹ́ẹ̀. Kí a má ṣe máa dáni lẹ́jọ́, kí a má ṣe máa dáni lẹ́bi. Ó wá ń sọ pé kí a dáríjì, kí a ba lè dáríjì ọ́. Ó ní lójoojúmọ́ ni lẹ́yìn ìgbà tá a ti ní ìgbàlà o, lẹ́yìn ìgbà tí a ti mọ Ọlọ́run, lẹ́yìn ìgbà tí a ti dé ilé ìsìn, àwọn ẹlòmíràn òye òye wọn, wọn ò mọ̀ wípé nígbà tí a bá ṣì wà nínú ara yìí, nígbà tí a bá ṣì gbé ẹrù pẹ̀yì, tí a bá ṣì gbé wọ̀, nígbà tí a bá wà nínú àgọ́ ara, kò ṣeé ṣe kí a má ṣe ara wa. Ó ṣeé ṣe kí a tẹ̀ ọ́ mọ́lẹ̀, ó ṣeé ṣe kí a gbọ́n ọ, ó ṣeé ṣe kí ó dàbí ẹni wípé nǹkan ò ṣetó ní àárín ìwọ àti lágbájá àti arákùnrin àti arábìnrin. Ó ní a lè ṣe ara wa. Èyí ò jẹ́ wípé a ń jalè, èyí ò sọ wípé a tún lọ ń mutí, èyí ò sọ wípé a tún lọ ń ṣàgbèrè, ṣùgbọ́n a lè ṣe ara wa. Ìwọ náà mọ̀ bí ó bá jẹ́ ẹni tí ó ti ní ìgbàlà fún ọjọ́ díẹ̀, ó mọ̀ wípé onígbàgbọ́ ó ṣeé ṣe kí a ṣe ara wa. Kì í ṣe nípa ti jíjalè, kì í ṣe nípa ti mímutí, kì í ṣe nípa mímu sìgá, kì í ṣe nípa kíkóbìnrin jọ, ṣùgbọ́n ó ṣeé ṣe kí a ṣe ara wa. Mo rò pé nǹkan tí mo ń sọ yé yín, mo ní ṣó yé yín. Nígbà tí a mọ̀ wípé a lè ṣe ara wa, ó ní kí a máa dáríji ara wa. Gbà tí Ọlọ́run ti dáríji wá, kí àwa pàápàá kí a máa dáríji àwọn ẹlòmíràn, kí a máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí ara wa, kí a sì máa ṣe ara wa lóore. Ṣé o rántí nínú Lúùkù orí kẹwàá, nínú Lúùkù orí kẹwàá láti ẹsẹ̀ 16, Jésù ti sọ ọ̀rọ̀ nípa ẹni yìí, nípa ọkùnrin rere ti Samaria tí ó ṣe àánú fún ẹnìkan tí a ṣe ní jàǹbá. Jẹ́ àwò láti ẹsẹ̀ 16. Nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí, ta ni ìwọ rò pé ìṣe ẹnì kejì, ẹni tí ó bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà? Ó sì dáhùn wípé ẹni tí ó ṣàánú fún un ni. Jésù sì wí fún un pé lọ, kí ìwọ kí ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Jésù sọ wípé bí a bá ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, bí a bá ti di ẹni ìgbàlà, kí àwa pàápàá kí a lọ ṣàánú, kí a lọ ṣoore fún àwọn ẹlòmíràn, wípé kí a máa fún àwọn alágbe, àwọn aláìní, wípé kí a máa ṣe àánú fún àwọn tí ó sọnù, àwọn tí kò tí ní ìgbàlà, àwọn tí a ń ni lára, àwọn tí a ń dá lóró. Kí a rí wípé ọ̀rọ̀ àánú,
ise anu o wa ni igbese aye wa si awon eniyan wonyi ibere ti mo fe bere ti a se fe down ninu oro olorun ki a to lo si lati gbadura ni wo pe kini anfani ti o wa fun awon alaanu kini ibokun ti o wa fun awon alaanu kini ojurere atokewa ti o wa fun awon alaanu ye kin fi pele pele so fun o ki a to gbadura ki o ba le mo we pe ohun ti a n so nipa ti alaanu o je ohun ti o se yebiye o je ohun ti o se pataki bi ki se ki a mo bibeli nikan a ri awon to je we pe bi aye ko to won ma da bibeli sile perepere bi won ba n soro won ma ka lati genesis won ma lo si exodus won ma lo si psalm won ma ibi ki won ma kan dale sugbon iwa o biwa bi olorun ko si ni igbesi aye won are ni to mo bibeli sugbon ti ko mo we pe o ye ki a je alaanu are ni to je pe o ka aka sori bibeli ti ko mo we pe o ye ki a ni igbala ati pe bi a ba ni igbala o ye ki a je eni ti okan re te eni to mu soro eni to nsore eni ti ki dani lebi eni ti ki dani lejo eni ti ki ja eni ti ki se ohun buburu kan si eni keni nitori be ki se pe ki a kan ma ka bibeli bi aye ko to ki se pe ki a ma ka aka sori bibeli opolopo elese lo wa ni gboro to je wi pe ati ka bibeli won le ma da sile ki a ma ro pe ah wo pe ati ba eni olorun pade sugbon won buru ju nkan mi lo o ye ki a mo wi pe bi a ba ni igbala a o je alaanu a o je eni ti sore fun awon elomiran a o je eni bi ti inu olorun eni to ni iwa bi olorun bi a ba si je iru eni be o daju wi pe opolopo ore ise oyinfe olorun ni yo wa fun eni kokan wa nitori be ranti ibere ti mo nbere kini anfani kini ibukun ti o wa fun awon alaanu je ki a wo ninu oro olorun orin dafidi ori ketadinlogoji orin dafidi ori ketadinlogoji lati ese kedogbon emi ti wa liewe emi si dagba emi ko ti ri ki ako olododo sile tabi ki iru omo re ki o ma sagbe ounje alaanu li ohun nigba gbogbo a ma win ni a si ma bo si fun iru omo re ori nihin o ni alaanu li ohun nigba gbogbo kini awon anfani awon ibukun ti o wa fun eni ti o je alaanu nigba gbogbo alaanu ninu ile alaanu si oko alaanu si aya alaanu si omo alaanu si obi alaanu si alabagbe alaanu si awon ibi ise alaanu si awon ti an ba pade alaanu si awon alejo alaanu li ohun nigba gbogbo kini ibukun ti o wa fun iru eni be ohun lo so fun ani ese kedogbon wi pe iru eni be a ko le ko sile lati orun wa ati wi pe ko ni je agbe ati pe omo re ki yo sagbe ounje wo iwe owe ori keta iwe owe ori keta ese keta ati ese kerin ma se je ki anu ati otito ki o fi o sile ranti o ni igba gbogbo eniyan se o ni ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe are oje ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe iyawo re se nkan ti o dun o ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe omo lo se nkan to ku die ka to sugbon bi o se fe ba omo yi soro ati ohun kon to fe se fun omo yi ma se je ki anu ati otito ki o fi o sile o se se ki ohun kan ki o sele laarin iwo ati arabinrin ninu ijo laarin iwo ati arakunrin ninu ijo laarin iwo ati adari laarin ati awon elomiran ti o wa labe itoju re ma se je ki anu ati otito ki o fi o sile so won mo orun re ko won si wahala aya re kini anfani ati ibukun yo ti o ti be jade ese kerin be ni iwo ri oju rere be ni iwo ri oju rere ati ona rere loju olorun ati eniyan bi a ba nwa oju rere awon elomiran ti oye oye won ma nlo se ogun won ma nlo se nkan boya won sin gbere ni abi won fi nkan paju won ni ki awon ki o ba le ri oju rere ki awon ki o ba le ri ona rere loju awon eniyan ti awon ba pade boya awon wa se ni boya awon wa nkan kan lodo enikan abi lodo elomiran wo pe bi awon ba fi nkan yi woju bi awon ba fi omi adura we bi awon ba fi eto nwe wo pe awon eniyan ma soju ere fun oni rara ohun ti olorun be lo wa ni wo pe bi o ba fe ri oju rere lodo olorun ati lodo eniyan wo pe ki anu
ati otito ki o ma se fi o sile bi o ba ti duro ti otito ihinrere eko ihinrere eko ti ati ko ninu bibeli ti o se fi aanu olorun pelu re o ni aanu ati ojurere ati onarere koni fi o sile ninu owe ori ogun owe ori ogun ese ikeji dilogbon aanu ati otito pa obamo aanu le asifin di itere mu aanu ati otito pa obamo ya ba nso nipa ti oba o ye ki o ye wa wi pe gbogbo eni ti o di atunbi ni oba ati alufa ni waju olorun aya to si eyi ni o ye ki a mo wi pe oko ti o je ori aya o je bi oba ninu ile re o ye ki a mo wi pe oga ni ibi ise o je bi oba ni bi ise re elomiran ma nso wi pe gba ti awon je oga gba ti awon je adari tabi bi adari ninu ijo tabi bi oga ni bi ise gba ti awon ti oko ninu ile baba awon omo ti o wa ninu ile wi pe bi awon ba de oju sile bi awon o ba mu nkan le fun aya ati fun omo wi pe awon rabi won yi won o ni le mo eto ohun ati ipo ohun oni sugbon aanu ati otito nipa oba mo aanu nisin fi di itere mu bi a ba fe pa ipo wa mo bi a ba fe pa oju ere olorun mo bi a ba fe pa anfani ti a ni ninu ijo ti a ni ni ibe ise bi a ba fe pa mo o ye ki a mo wo pe a ni lati je alaanu ninu iwe owe ori kokanlelogun ese ikokanlelogun eni ti o ba tele ododo ati aanu ari iye ari ododo ari ola bi a ba n fe iye ododo ati ola o ye ki a tele ododo ati aanu nitori be ati ko oro olorun ye ki n fi nkan kan han o ki a to gbadura ninu jakobo ori keji ese iketala nitori eni ti ko saanu le a o se idajo fun laisi aanu aanu n sogo lori idajo nitori eni ti ko saanu le a o se idajo fun laisi aanu o ye ki a mo wi pe ojo idajo n sore bo ojo idajo ko jina si wa lojojumo lojojo ni alale ni a n fi ojo kan ojo kookan sumole ni a n fi ojo kookan sumo ojo idajo o ni bi a ba se se aanu nisinsinyi a se aanu fun awon ara ninu oluwa a se aanu fun awon alejo awon ti ko mo olorun a se aanu fun awon ti a o ba pade ri a se aanu fun awon to wa nitosi ati awon ti o jina rere bi a ba ti n se aanu nisinsinyi e ni o mu ki olorun ki o se aanu fun wa ni ojo idajo ati gba aanu olorun ati gba ori ofe olorun o ye ki a wa pa ki a fi okan imori han ki a ma se aanu fun awon elomiran bi a ba n fi aanu nisinsinyi lati odo olorun ki a si n fe ki olorun ki o fi oju aanu wo wa ni ojo ikehin ni ojo idajo o ye ki a bere fun ori ofe lati odo olorun ki a wa paapaa ki a ba le ni aanu ni igba gbogbo ki o je wipe ojojumo ti a ba ji a o ma di alaanu ibikibi ti a ba n lo a o ma di alaanu enikeni ti a ba n ba pade a o ma di alaanu bi a ba di alaanu bee ki a si gbe igbesi aye ailese gege bi ori ofe olorun o daju wipe nigba ti ipe ba dun a o ji awon oku dide ninu kristi awa ti a si wa laaye a o pa wa larada a o si gbe wa soke pelu awon ayanfe o ni nitori be bi a ba n reti ore ofe olorun aanu olorun bi a ba n reti iyonu olorun ni iru ojo be ni ojo idajo o ye ki a wa paapaa ki a fi aanu han nisinsinyi se a n fi aanu han fun iyawo wa fun oko wa fun awon omo wa se a n dariji se a ni aanu gege bi baba ti ni aanu si wa se a n soro pele abi a n binu ni abi a dani lejo ni abi a n kegan awon elomiran se a n sore fun awon elomiran se a n fun awon alaare ni ohun to le so won di alagbara awon eni ti ko ni nkan awon eni to di alagbe se a n fun won ni nkan ti o le je ki ipese die ki o wa ni igbesi aye won awon ti o sonu ninu okunkun ese se a n pe won pada wa sile awon ti a ni lara se a mu won wa sinu ihin rere je ki a dide duro ki a so fun olorun wipe a fe di alaanu gege bi baba wa ti n be ile orun bi o ti di alaanu ati wipe ki olorun ki o ba le fi awon ibukun lati aanu re opolopo aanu re ki o ba le fi fun wa wipe awa paapaa a fe je alaanu dide duro lati so fun olorun lati gbadura bi o ba ti ni igbala ki lo tun duro de se o mo wipe aanu olorun ni o pese igbala fun wa nitori be so fun olorun wipe o fe ni igbala
pe ki o dariji o nitori aanu re yo mo awon ese re yo so won si ogun okun yo ja won kuro lorun re yo so di eni ti o ni dariji so fun olorun gbadura a o dariji o gbadura a o gba okan re la bi a ba si ti gba okan re la so fun olorun ki o fun ni ore ofe lati di alaanu bi baba wa tin be le orun bi o ti di alaanu.

iṣẹ́ tí a ó ṣe, ohun gbogbo tí a ó ṣe, ó yẹ kí a máa ṣe ní orúkọ, ní àṣẹ, ní ìlànà, àti ní ìṣàkóso tí ó wá àti àṣẹ tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì, ẹni tí a fi ṣe olúwa àti olùgbàlà wa. Bí o bá jẹ́ ẹni tí ó ti jẹ́wọ́ Kristì, wí pé o ti gbà ọ́ là. Bí o bá jẹ́ ẹni tí ó ti jẹ́wọ́ Kristì, wí pé òun ni alákòóso rẹ, òun ni ọba rẹ, òun ni aláṣẹ lórí rẹ. Ó yẹ kí o mọ̀ wí pé o dá wà, o lè ṣe ohunkóhun tí o ń fẹ́ nínú ara rẹ, o lè sọ ọ̀rọ̀ tí o ń fẹ́ fún ara rẹ, o láti ṣe ohun gbogbo ní orúkọ àti ní àṣẹ àti ní ìṣàkóso àti lábẹ́ ọwọ́ agbára Jésù Kristì, ẹni tí ó jẹ́ olùgbàlà àti olúwa lórí rẹ. Èyí ni èrò tí ó tọ̀nà fún ojúṣe. Èrò ní máa mú ìṣe wá, èrò tí a ní ní ọkàn wa ní máa jẹ́ kí a ṣe ohunkóhun. Bí o bá jókòó sí ojú kan nísinsìnyí, kí o tó lè dìde, èrò ní láti wá sínú ọkàn rẹ wípé ó yẹ kí n dìde. Bí o bá jókòó, bóyá o ń gbatẹ́gùn ni, kí o tó lè dìde lọ sí ibi ìdáná, èrò kan a wá sínú ọkàn rẹ wípé kí n dìde láti lọ sí ibi ìdáná. Àbí bí o bá jẹ́ pé ebi ló ń pa ọ́, bí o bá di wípé èrò kan wá sínú ọkàn rẹ wípé ó tó àkókò láti jẹun, o ní lè ṣe é. Èyí ni a fi ń sọ wípé èrò tí ó ń wá sínú ọkàn wa, èyí ni ó máa mú àwọn nǹkan tí à ń ṣe, ni ó máa mú wọn wá sí ojúṣe. Èrò tí ó yẹ kí ó wà nínú ọkàn wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ ni wípé a ti gba Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó dáríjì wá, gẹ́gẹ́ bí ẹni tí ó wọ ẹ̀ṣẹ̀ wa nù, gẹ́gẹ́ bí ẹni nípa orúkọ rẹ̀ ni a ti kọ orúkọ wa nínú ìwé ìyè lọ́run, àti wípé torí agbára rẹ̀, torí ohun tí ó ṣe fún wa, òun ni a fi wá sí abẹ́ ìṣàkóso ìjọba rẹ̀. Èrò yìí ni ó yẹ kí ó ṣe ohun gbogbo ní ìgbésí ayé rẹ. Bí o bá fẹ́ sọ̀rọ̀, èrò yìí ni ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ tí ó ń sọ. Ohunkóhun tí o bá fẹ́ ṣe, èrò wípé Jésù Kristì ni Olúwa, Jésù Kristì ni olùgbàlà mi, òun ni ó yẹ kí ó pilẹ̀, òun ni ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ àwọn gbogbo ìṣe rẹ. Jẹ́ kí n fún ọ ní àpẹẹrẹ. Ó ṣeé ṣe àwọn àna rẹ ni wọ́n wá sí ilé, wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo, wọ́n fẹ́ fi ọ ṣe wàhálà. Kí o tó lè sọ ọ̀rọ̀ kankan, ó yẹ kí o mọ̀ wípé ẹnìkan wà tí ó ń ṣàkóso ìgbésí ayé rẹ, ẹnìkan wà tí ó láṣẹ lórí rẹ, èyí ni Jésù Kristì nínú ọkàn rẹ. Ó béèrè wípé Olúwa, kí ni kí n sọ tí kì yóò mú ẹ̀gàn bá orúkọ rẹ, kí ni kí n ṣe tí kì yóò mú ẹ̀gàn bá orúkọ rẹ, ìwà wo ni ó yẹ kí n hù, ọ̀rọ̀ wo ni ó yẹ kí n sọ, iṣẹ́ wo ni ó yẹ kí n ṣe, ìgbé wo ni ó yẹ kí n wà tí kì yóò mú ẹ̀gàn bá orúkọ mímọ́ tí a fi ń pè ọ́. Èyí ni a fi ń sọ wípé ohunkóhun, ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lé ọ̀rọ̀ nínú ẹbí, lé ọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀tá, lé ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ó wà ní ibi iṣẹ́, lé ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ó wà nínú ìjọ, lé ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ó wà gẹ́gẹ́ bí onígbàgbọ́, lé ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ó wà gẹ́gẹ́ bí ẹláìgbàgbọ́ ní ibikíbi tí a bá wà, ohun gbogbo tí ẹ̀yin bá ń ṣe, lé ọ̀rọ̀ tàbí ní ìṣe níbikíbi. Ìbáàjẹ́ ní àsìkò ọdún, ìbáàjẹ́ ní àárín ọdún ni, ìbáàjẹ́ lóòrọ̀, lọ́sàn-án tàbí lálẹ́, ohun gbogbo, ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa. A ò dá ohun kan sí, a ò dá ohun kan yàsọ́tọ̀ wípé a lè ṣe èyí láìronú Kristì, a lè lọ sí ìhín láìronú Kristì, a lè jẹ oúnjẹ yìí láìronú Kristì, a lè mu ọtí wáìnì yìí láìronú Kristì, onírara. A ti wá sí abẹ́ ìṣàkóso, abẹ́ àṣẹ Jésù Kristì Olúwa. O fẹ́ rìnrìn àjò ni, ṣé yóò mú ògo bá Ọlọ́run? O fẹ́ wọṣọ kan ni, ṣé yóò mú ògo bá orúkọ Ọlọ́run? O fẹ́ sọ̀rọ̀ kan láti ẹnu rẹ sí ẹni tí ń ṣe núnibíni sí ọ ni, kí o tó sọ̀rọ̀ yìí ronú, ṣé yóò mú ògo bá orúkọ Olúwa? O fẹ́ bá ẹnikẹ́ni dọ́rẹ̀ ni, ṣé ìbádọ́rẹ̀ papọ̀ yìí, ṣé yóò mú ògo bá Olúwa? Wọ́n sọ fún ọ wípé kò wá sí nǹkan kan ní abúlé, tàbí kí o wá bọ òrìṣà ní abúlé, ó yẹ kí o ronú sí i wípé bí n bá ṣe nǹkan yìí, bí n bá lọ sí ọ̀dọ̀ ẹni yìí, ṣé yóò mú ògo bá orúkọ Olúwa? Wọ́n sọ fún ọ wípé ẹnìkan wà gẹ́gẹ́ bí ìyálóde, ẹnìkan wà gẹ́gẹ́ bí bàbá àṣàlẹ̀, ẹnìkan wà gẹ́gẹ́ bí gbogbo ìṣe, wípé ì máa ṣe báyìí, ì máa ṣe tọ̀hún. Wá tí o bá lọ bá, yóò mú gbogbo ìṣòro rẹ kúrò. Ó yẹ kí o béè lọ́wọ́ rẹ wípé bí n bá lọ sí ọ̀dọ̀ ìyá yìí, bí n bá lọ sí ọ̀dọ̀

0: ọkùnrin yìí ṣé yóò mú ògo bá ọlọ́run bá olúwa ẹni tí ó ti pè mí jáde kúrò nínú òkùnkùn wá sí ìmọ́lẹ̀ o ní nítorí bẹ́ẹ̀ kí a tó gbé ìgbésẹ̀ kan nítorí bẹ́ẹ̀ kí a tó sọ̀rọ̀ kan jáde láti ẹnu wa nítorí bẹ́ẹ̀ kí a tó ṣe ohunkóhun ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ jésù olúwa ó ṣeé ṣe kí ó jẹ́ wípé èdè àìyedè ni ó fẹ́ wà láàrin ìwọ àti ẹnìkan kí ẹnì kejì tí o bá sọ̀rọ̀ yìí kí ó fìjà pẹ́ta kí ó bẹ̀rẹ̀ sí ní kígbe lé ọ lórí pé ẹ̀yin báyìí ni òun fẹ́ òun á bá ọjà òun á ṣe tí bí òun á ṣe tọ̀hún kí ó tó lè dá lóhùn kí ó tó lè sọ̀rọ̀ ó yẹ kí o béè lọ́wọ́ rẹ̀ wípé nínú ipò tí mo wà yìí nínú ìjàngbọ̀n wàhálà tí ó délẹ̀ yìí kí ni ó yẹ kí n sọ tí ó mú ògo ọlá bá olúwa ẹni tí ó pè mí kúrò nínú ayé wá sínú ìjọba rẹ̀ nítorí bẹ́ẹ̀ onígbàgbọ́ kì í ṣe ohunkóhun láì ronú jinlẹ̀ bóyá nǹkan tí òun ṣe yìí yóò mú ògo àti ọlá àti ìyìn bá orúkọ olúwa ẹni tí ó pè wá gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn rẹ̀ wò kólósè orí kẹta ẹsẹ ìkẹtàlélógún kólósè orí kẹta ẹsẹ ìkẹtàlélógún ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ohunkóhun kò dá kankan sí kò yọ ẹ̀kankan sílẹ̀ ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún olúwa kì í ṣe fún ènìyàn òye yìí kò yé àwọn ènìyàn púpọ̀ ènìyàn fi máa ń rí wípé ojúsàájú àti àgàbàgebè ó pọ̀ nínú nǹkan tí wọ́n máa ń ṣe ènìyàn fi máa ń rí wípé bí wọ́n bá rí wípé olùṣọ́ àgùntàn ó ń bọ̀ wọ́n máa sásìyìn wọ́n máa sásọ̀hún wọ́n máa ṣe bí áńgẹ́lì bí wọ́n bá rí wípé kò sí olùṣọ́ àgùntàn nítòsí wọ́n burú ju nǹkan míì lọ ṣùgbọ́n ó sọ fún wa ó ní kò yẹ kí ó rí bẹ́ẹ̀ ó ní kì í ṣe wípé à ń ṣe nǹkan kan à ń ṣe fún àlùfáà à ń ṣe fún olùṣọ́ àgùntàn à ń ṣe fún adarí tàbí à ń ṣe fún ìjọ ẹlòmíràn bí a bá sọ wípé kí ó darí ìdàpọ̀ ojúlé ohun tí a máa ń rí ni wípé bí ó bá rí wípé kò sí àwọn tí ń ṣe ìbẹ̀wò kò ní tètè débẹ̀ àwọn nǹkan tí ó yẹ kí ó ṣe kò ní ṣe é dáradára gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó ṣe é nítorí kíni nítorí irú ẹni bẹ́ẹ̀ ó ń ṣe ojúsàájú ojú ènìyàn ni irú ẹni bẹ́ẹ̀ ń wò ṣùgbọ́n ó ń sọ fún wa ó ní bí a bá ní jésù olúwa gẹ́gẹ́ bí alákòóso gẹ́gẹ́ bí aláṣẹ gẹ́gẹ́ bí adarí gẹ́gẹ́ bí ẹni tí ń tọ́ wa ó ní ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún olúwa kì í ṣe fún ènìyàn àwọn ẹlòmíràn èyí ni a fi máa rí pé wọ́n jẹ́ aláìṣòótọ́ sí ọkọ wọn ọ̀rọ̀ tí wọ́n bá àwọn ọkùnrin mìíràn sọ ní ìgboro ọkọ wọn ò gbọ́dọ̀ gbọ́ kí ni ṣe nítorí wọn ò mọ ìpè tí a fi pe onígbàgbọ́ wọn ò mọ̀ wípé ọ̀rọ̀ kọ́rọ̀ tí a bá ń sọ iṣẹ́kíṣẹ́ tí a bá ń ṣe ohunkóhun tí a bá ń ṣe ó yẹ kí a máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún olúwa kì í ṣe fún ọkọ kì í ṣe fún aya kì í ṣe fún ènìyàn àwọn ẹlòmíràn bí ó bá jẹ́ wípé olùṣọ́ àgùntàn gangan ni ó wá sí ìjọ tí ó ń sọ wípé ohun tí a ní láti fi tọrẹ fún iṣẹ́ olúwa kí a nà sókè kí a gbàdúrà wọ́n fi owó gọbọi wọ́n fi sílẹ̀ nítorí pé olùṣọ́ àgùntàn fún ara rẹ̀ ni ó ń sọ ṣùgbọ́n bí ó bá ti jẹ́ ìránṣẹ́ ọlọ́run mìíràn nínú ìjọ gẹ́gẹ́ bí ọkùnrin tàbí gẹ́gẹ́ bí obìnrin ni ó ń sọ nǹkan wọ̀nyí wọ́n á fi nǹkan tí kò jọjú wọ́n á fi sílẹ̀ nítorí kíni wọn ò mọ̀ wípé níbikíbi tí a bá wà ìgbàkigbà tí ìbá jẹ́ ohunkóhun tí a bá ń ṣe kí a máa ṣe gbogbo wọn tọkàntọkàn gẹ́gẹ́ bí fún olúwa kì í ṣe fún ènìyàn o kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ ìkọkànlélọ́gbọ̀n nítorí náà bí ẹ̀yin bá ń jẹ tàbí bí ẹ̀yin bá ń mu tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ẹ máa ṣe gbogbo wọn fún ògo ọlọ́run ẹni ó jẹ́ ohun tí ó bani nínú jẹ́ bí a bá ń rí ìgbésí ayé àwọn ẹlẹ́sìn tí ó jẹ́ wípé ní ìrọ̀lẹ́ wọn á jókòó sídìí ayò àwọn ẹlẹ́sìn tí ó jẹ́ wípé wọn á jókòó sídìí lúdò bi o ba si ri won won je eni ti nka bibeli ki ato wasu ninu ijo won won se be sin da para won ma sepe won ma so oro ti ko dara nibi ti won tin tayo ti won tin tadudo won ma bu iya ara won bi o ba si ri enikan nu won ti o ba so wi pe ah arakunrin mo ro we pe iwo ni ikan ninu awon diakoni ninu ijo re ani be ni ani ojuse sunday ojuse ojo isimi ojo aiku niyan sugbon nihin ati paris nitori be ani lati gbadun ara wa ko ye won wi pe bi abanje tabi bi abamu onko ti abanse ke a ma se fun ogo olorun se o wa fun ogo olorun bi a ba n bu ara wa bi a ba n dapara bi a ba n tayo bi a ba n so awon nkan ti a ko gbodo gbo lenu omo olorun bi a ba wa ninu ilesin a ma ka iwe mimo bi a ba jade kuro ni ilesin a ma so oro agalamasa oro ti ko dara ko ye ki o ri be oni nitori be boya n jeun ni o ye ki o wa fun ogo olorun awon elomiran ijekuje imukumu o wa lowo won won ma ti oju lede oju le won ma jebo won ma je sahara won ma je ebo awon ebo awon keferi awon papa awon osese ki won tun ma je awon nkan miran ti o je wi pe awon elesin miran e ti won fi nrubo ge fun idarije ese won tun ma gba lo won ma je eyi o si fogo olorun eyi o fi han wi pe awon kristi awon miran oti nko emu nko ogogoro nko ti won mu won si so wi pe awon je omo olorun ko ye ki o ri be oni nitori na bi eyin ba nje tabi bi eyin ba mu tabi ohunkohun ti eyin ba nse o se se ki o je akoko idana akoko igbeyawo a o ri awon elomiran ohun ti won ma je ohun ti won ma mu won ma so wi pe o je akoko igbeyawo nitori inu wa n dun nitori be ani lati je ohun ti a fe ani lati mu ohun ti a fe bi o ba je omo olorun bi o ba je eni ti a ti fi eje jesu kristi ra pada bi o ba je eni ti o je ayanfe nitooto eniyan mimo ati olufe ohunkohun ti eyin ba n se ni igba ki igba ti iba je o ye ki a ma se nkan wonyi li oruko oluwa ati fun ogo olorun e ki a tun pada si kolose ori keta kolose ori keta ese iketa din logun ohunkohun ti eyin ba n se li oro tabi ni ise e ma se gbogbo won li oruko jesu oluwa apa keji e ma fi ope fun olorun baba nipase re fifi imore han si olorun nipase kristi e ni apa keji ti a wo nihin apa keji yi o je ki o ye wa wi pe ani lati ma fi ogo fun olorun ki a ma fi ope fun olorun ki a ma fi iyin wa han ni igba gbogbo si olorun o ye ki a se ohun gbogbo li oruko kristi ki gbogbo igbe aye wa ki gbogbo oro enu wa ki gbogbo ise wa ki o ba le ma fi imore han si olorun nipase kristi bi a ba n so nipa idupe awon elomiran oye oye won nipa wipe ki a ma dupe lowo olorun a ma n ri awon elomiran bi won ti n se bi o ba je wipe won ni omo olorun pese omo fun won won a ma so fun wa wipe awon fi ojo kan sile ti won fe fi imore han won fe dupe lowo olorun fun ohun ti olorun ti o ti se fun won ohun ti won si n se yi ohun ti a ri ni wipe won a ma fi owo sile won ro wipe bi won ba ti fi owo sile bi awon ti le mu oti amupara bi awon ti le n se ohun ti ko to bi awon ti le n ja awon ti fi imore won han rara ko ri be o ye ki o ye wa gege bi eni ti a ko leko ihinrere ti o si gba eko ihinrere wipe ki se kobo tabi naira ti a fi sile nikan ni a fi n dupe lowo olorun irin wa iwoso wa ise wa a fi ma n dupe lowo olorun awon elomiran won so wipe awon n dupe lowo olorun awon egba owo egba orun awon nkan miran ti o je wipe awon ologun awon keferi ni o ma nlo nkan wonyi awon aborisa ni o ma nlo nkan wonyi won akokorun akokora won ma wa si lesi ti a wa so pe ewo lo wa se a ani eni ni ojo edupe ni o ko nkan ti awon aborisa ti won wo ni o kokora ko ye ko ri be elomiran bi aba so wi pe won dupe lowo olorun won pe apeje won ma fi owo sopo won ma lulu won ma jo won ma korin won ma muti won ma so wi pe awon dupe lowo olorun aki api nkan won yi sile fun awon ti o ni eko irere idupe lodo olorun o wa ni ojojumo nipa oro enu wa o ye ki e ma dupe lowo olorun nipa ise wa o ye ki e ma dupe lowo olorun nipa irin ese wa o ye ki e ma dupe lowo olorun nipa isore lojojumo fun awon ti ko ni nkan lowo to wa o ye ki e ma dupe lowo olorun nipa ewa iteriba nipa ka bibeli nipa adura gbigba nipa igbese aye wa ti a fi sowo olorun lati ma wo oro olorun gege bi o ye ki a ti mu oro olorun lo eyi ni a fi dupe lowo olorun sugbon oye ko ye awon elomiran nitori be ani lati yin olorun ninu gbogbo ibi kika wa yi o nso fun wa nipa iru ipo ti agbodo fi olorun si nigba ti a ba nfi ope fun agbodo ri gege bi baba ohun gbogbo ti a ni ni agba lowo re gege bi baba ninu Kristi oluwa wa ifara eniji wa ni gbogbo ise wa ati ise wa o ye ki o wa fun ogo olorun ki a ba le fi emi ati ami imore wa han si Olorun nitori be e ma fi ope fun Olorun nipase Jesu Christi o ye ki o ye wa nigba na we pe ohun ti a nse oro ti a nso lenu irin ti a rin awon nkan won yi o sese ki won ki o ma taboko si Olorun tabi ki won ki o ma fi ope fun Olorun ninu orin Dafidi ori ogofa dikan o kan esan orin Dafidi ori ogofa dikan eje ki a wo ese ogojo o le merin ese ogojo o le merin o kan efa erin nigba meje lojo le mi yin o nitori ododo idajo re ohun ti o so fun anihin ni o pe ni igba gbogbo laaro ni losan ni lale ni ati nigba miran ni ojojo ni o ye ki a ma yin oruko olowa bi a rije ki a yin olowa bi a orije ki a dupe lowo olorun fun eyi ti a rije lana eyi ti a rije ni odun ti o koja bi ise wa lowo wa ki a yin olowa bi o ba dabi eni wipe ise o to lowo wa ni isisi ki a dupe wipe ohun lo sa ti mu wa duro ohun lo ti gbe wa duro ohun lo pese fun wa lati igba ti a o ti nise ki a dupe lowo olorun bi a ba yo ninu Kristi ti a ri wipe olorun gbadura ileri re o muse fun wa ki a ma dupe lowo olorun bi o ba dabi eni wipe nkan kan fale die ki a ma dupe lowo olorun ki a ma so fun olorun wipe a o mo idi re ti o fi dabi eni wipe a ni nkan ti o fale die sugbon sibe ki a ma dupe lowo olorun ninu Tesalonika kini ori karun ni a ti n wo ese ikeji dini ogun Tesalonika kini ori karun ese ikeji dinlogun e ma dupe ninu ohun gbogbo ti o ranti wipe gba ti a gbe Paul ohun Sila sinu tubu ti a ju won sinu tubu won dupe lowo Olorun ni ma dupe ninu ohun gbogbo bi o ba dabi eni pe inu nibi ni wa lati odo awon ota agbelebo e ma dupe ninu ohun gbogbo bi o ba si dabi eni wipe ko sinu nibi ni nkan lo daadaa fun wa e ma dupe ninu ohun gbogbo ani wahala die ninu ebi ni ki a ma fi were pe Olorun lejo e ma dupe ninu ohun gbogbo tabi o dabi eni wipe ayo wa ninu ebi irepo wa ninu ebi isokan wa ninu ebi e ma dupe ninu ohun gbogbo tabi o dabi eni wipe awon onigbagbo ni won rogba yi wa ka ti gbogbo won dabi ore fun wa ti won toju wa e ma dupe ninu ohun gbogbo o si dabi eni pe nigba miran awon ti o wa larowo to wa o ri wa wo mo isoro ti a nla koja wo mo omi jinjin aponi foje ti a rin koja sibe sibe e ma dupe ninu ohun gbogbo ki a ma raun ki a ma so oro ti ko dara ni akoko iponju oni nitori eyi ni ife olorun ninu kristi jesu fun yin olorun ti ko wa loni o ti se alaye ohun popo fun wa o ti je ki oro yi ese oro yi kan soso ki o ye wa wi pe ohun kohun ti eyin ba nse li oro tabi ni ise ki e ma se gbogbo won le roko jesu olowa e ma fi ope fun olorun baba nipasẹ jesu kristi e je ki a dede duro ki a so fun olorun wi pe gba ti oro yi ti ye wa ti o ti la aye wa bayi wi pe a o se ohun gbogbo gege bi o ti nko wa wi pe ohun kohun ti a o se oro koro ti o jade lenu wa irin ti a o rin ibi ti a o lo aso ti a o wo ounje ti a o je ohun ti a o mu egbe ti a o ba dore egbe ti a o ba rin ohun gbogbo ti a o se a o ma se won fun ogo oluwa a o ma se won labe isakoso eko oro olorun a o je ki oro olorun ki o je odiwon igbesi aye wa ni igba gbogbo bi o ba ti ni igbala so fun olorun je wa awon ese ki o kan won sile patapata ki a ba le down need ki a ba le gba okan re la eni ti a ti pa olorun bi ki dese nitori ko le dese ati pa olorun bi iru olorun gbe inu re nitori be so fun olorun ki o ri wi pe o ti di eda otun o ti di eniyan oto oro enu re ise re iwoso re irin ti o rin ohun gbogbo ti o nse lati sinsin lo fi ara re di fun olorun wi pe won o wa fun ogo olorun ati wi pe iwa re yo fi han wi pe o n dupe lowo olorun ni igba gbogbo
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
2: Epistle Paul Apostle si awon Hebrew ori ikewa nitori ofin bi o ti ni ojiji awon ohun rere tin bo lai je aworan papa awon kan na won ko le fi ebo kan na ti won ru nigba gbogbo ni ododun mu awon tin wa sibe di pipe bi ko se be akiba ati dekun ati ma ru won nitori awon tin sin kiba ti ni imo ise nigba ti a ba ti we won mole kan soso ṣùgbọ́n nínú ẹbọ wọn ni a ṣe ìrántí ẹ̀ṣẹ̀ ní ọdọọdún nítorí kò ṣeé ṣe fún ẹ̀jẹ̀ akọ màálù àti ti ewúrẹ́ láti mú ẹ̀ṣẹ̀ kúrò nítorí náà nígbà tí ó wá sí ayé ó wí pé ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ ṣùgbọ́n ara ni ìwọ ti pèsè fún mi ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí nígbà náà ni mo wí pé kíyèsí nínú ìwé kíkà ni a gbé kọ́ nípa ti èmi mo dé láti ṣe ìfẹ́ rẹ ọlọ́run nígbà tí ó wí ní ìṣáájú pé ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ àti ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí wọn àwọn èyí tí à ń rú gẹ́gẹ́ bí òfin nígbà náà ni ó wí pé kíyèsí mo dé láti ṣe ìfẹ́ rẹ ọlọ́run ó mú ti ìṣáájú kúrò kí ó lè fi ìdí èkejì múlẹ̀ nípa ìfẹ́ náà ni a ti sọ wádi mímọ́ nípa ẹbọ tí jésù kristi fi ara rẹ̀ rúlẹ̀ kan ṣoṣo àti olúkúlùkù àlùfáà sì dúró ní ojoojúmọ́ ń ṣe ìsìn ó sì ń ṣe ẹbọ kan náà nígbàkúgbà tí kò lè mú ẹ̀ṣẹ̀ kúrò láé ṣùgbọ́n òun lẹ́yìn ìgbà tí ó ti rú ẹbọ kan fún ẹ̀ṣẹ̀ títí láé ó jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run láti ìgbà náà lọ ó ń retí títí a ó fi fi àwọn ọ̀tá rẹ̀ ṣe àpótí ìtìsẹ́ rẹ̀ nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé ẹ̀mí mímọ́ sì ń jẹ́rìí fún wa pẹ̀lú nítorí lẹ́yìn tí ó ti wí pé èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá lẹ́yìn ọjọ́ wọn ni Olúwa wí èmi ó fi òfin mi sí wọn ní ọkàn inú wọn pẹ̀lú ni èmi ó sì kọ́ wọn sí ẹ̀ṣẹ́ wọn àti àìṣedédé wọn ni èmi kì yóò sì rántí mọ́ ṣùgbọ́n níbi tí ìmúkúrò ìwọ̀nyí bá gbé wà ìrúbọ fún ẹ̀ṣẹ̀ kò sí mọ́ ara ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù nípa ọ̀nà tuntun àti ààyè tí ó yà sí mímọ́ fún wa àti láti kọjá aṣọ ìkélé ni èyí ni ara rẹ̀ àti bí a ti ní àlùfáà gíga lórí ilé Ọlọ́run ẹ jẹ́ kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí ní ẹ̀kún ìgbàgbọ́ kí a sì wẹ ọkàn wa mọ́ kúrò nínú ẹ̀rí ọkàn búburú kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin ní àìṣiyèméjì nítorí pé olóòótọ́ ni ẹni tí ó ṣe ìlérí ẹ jẹ́ kí a yẹ ara wa wò láti rú ara wa sí ìfẹ́ àti sí iṣẹ́ rere kí a má máa kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn ṣùgbọ́n kí a máa gba ara ẹni níyànjú pẹ̀lú bí ẹ̀yin ti rí pé ọjọ́ ní súnmọ́ etílé nítorí bí àwa bá mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ lẹ́yìn ìgbà tí àwa bá ti gba ìmọ̀ òtítọ́ kò tún sí ẹbọ fún ẹ̀ṣẹ̀ mọ́ bí kò ṣe retí ìdájọ́ tí ó bani lẹ́rù àti ti ìbínú tí ó múná tí yóò pa àwọn ọ̀tarun ẹnikẹ́ni tí ó bá gan òfin Mósè ó kú ní àìsí àánú nípa ẹ̀rí ẹni méjì tàbí mẹ́ta mélòó ni ẹ rò pé a ó jẹ olúwa rẹ̀ ní ìyà kíkan ẹni tí ó ti tẹ ọmọ ọlọ́run mọ́lẹ̀ tí ó sì ti kẹ ẹ̀jẹ̀ májẹ̀mú tí a fi sọ́ di mímọ́ sí ohun àìmọ́ tí ó sì ti kẹ́gàn ẹ̀mí oore ọ̀fẹ́ nítorí àwa mọ ẹni tí ó wí pé ẹ̀san ni ti èmi olúwa wí pé èmi ó gbẹ̀san àti pẹ̀lú olúwa yóò ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ̀ ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ ọlọ́run àlàyé ṣùgbọ́n ẹ rántí ọjọ́ ìṣáájú nínú èyí tí nígbà tí a ti ṣe yín lójú ẹ fi ara da wàhálà ìjìyà ńlá lápá kan nígbà tí a sọ yín di ìran wíwò nípa ẹ̀gàn àti ìpọ́njú àti lápá kan nígbà tí ẹ̀yin di ẹgbẹ́ àwọn tí a ṣe bẹ́ẹ̀ sí nítorí ẹ̀yin bá àwọn tí ó wà nínú ìdèkẹ́dùn ẹ sì fi ayọ̀ gba ẹ̀kọ́ lọ ẹrù yín nítorí ẹ̀yin mọ̀ nínú ara yín pé ẹni ọ̀rọ̀ tí ó wà títí tí ó sì dára jù bẹ́ẹ̀ lọ lé ọ̀run nítorí náà ẹ má ṣe gbé ìgboyà yín sọnù èyí tí ó ní èrè ńlá nítorí ẹ̀yin kò lè ṣe aláìní sùúrù nítorí ìgbà tí ẹ̀yin bá ti ṣe ìfẹ́ Ọlọ́run tán kí ẹ̀yin kí ó lè gba ìlérí náà nítorí níwọ̀n ìgbà díẹ̀ sí ẹni náà ti ń bọ̀ yóò dé kì yóò sì jáfara ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí ó bá fàsẹ́yìn ọkàn mi kò ní inú dídùn sí i ṣùgbọ́n àwa kò sí nínú àwọn tí ń fàsẹ́yìn sínú ègbé bí kò ṣe nínú àwọn tí ó gbàgbọ́ sí ìgbàlọ́ ọkàn wọn.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú olóore ọ̀fẹ́ adúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fi hàn ní orí òkè Kálfárì nígbà tí ẹ rán ọmọ bíbí yín kan ṣoṣo láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Àwa ni ẹlẹ́bi, àwa ni ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n Jésù Kristì ọmọ bíbí yín kan ṣoṣo aláìlẹ́ṣẹ̀ olóòótọ́ ẹni tí ó ti wà láti ayérayé ẹni tí kò ṣe ohunkóhun kí ó kùnà rí ó kú fún wa ó ru ẹ̀bi wa ó ru ẹ̀ṣẹ̀ wa àdúpẹ́ ẹgbà ọpẹ́ àti ìyìn wa lorúkọ Jésù àdúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ó fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín àdúpẹ́ fún ìdáríjì tí ẹ fún wa lọ́fẹ̀ẹ́ àdúpẹ́ fún ojú rere tí ẹ fi hàn wá àdúpẹ́ fún ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì àdúpẹ́ wípé ẹ tún pèsè ayérayé sílẹ̀ fún wa ibùgbé kan lókè ohun tí a kò lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ nìkan ṣoṣo ní ẹ fi pèsè nǹkan wọ̀nyí sílẹ̀ fún wa ẹ gba ọpẹ́ àti ìyìn wa lorúkọ Jésù ǹjẹ́ bí ẹ ti mú wa wá sí inú ìjọba Ọlọ́run wípé kí a lè máa so èso ìwà mímọ́ àti wípé kí a lè fi ìfẹ́ kìrìsìtẹ́nì tòótọ́ kí a lè fi hàn a ń bẹ̀bẹ̀ wípé ohunkóhun tẹ ń béèrè lọ́wọ́ wa tí ẹ fẹ́ kí a fi hàn ní ìgbé ayé tuntun tí a bọ́ sí yìí ẹ ràn wá lọ́wọ́ kí a lè ní oore ọ̀fẹ́ kí a bá lè ṣe nǹkan wọ̀nyí ní orúkọ Jésù bí a ó ti lọ sínú ọ̀rọ̀ yín lónìí ẹ̀bẹ̀ wa ni wípé ẹ ó ṣe wá lójú ẹ ó là wá lóye ẹ ó jẹ́ kí àwọn nǹkan tí ẹ ti fi pamọ́ nínú ọ̀rọ̀ yín kí ó jáde kí a bá lè rí i dáradára kí a bá sì lè tẹ̀lé àwọn nǹkan wọ̀nyí ní ìgbésí ayé wa àdúpẹ́ wípé ẹ ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristì olúwa wa. Lónìí a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa nínú Kólósè orí ìkẹta a ń kà á láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹẹ̀dógún Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí náà bí àyànfẹ́ Ọlọ́run ẹni mímọ́ àti olùfẹ́ ẹ gbé ọkàn ìyọnú wọ̀ ìṣeun ìrẹ̀lẹ̀ inú tútù ìpamọ́ra ẹ máa fara dà á fún ara yín ẹ sì máa dáríji ara yín bí ẹnikẹ́ni bá ní ẹ̀sùn sí ẹnìkan bí Kristì ti dáríji yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó máa ṣe pẹ̀lú àti borí gbogbo nǹkan wọ̀nyí ẹgbẹ́ ìfẹ́ wọ̀ tí í ṣe àmùrè ìwà pípé
3: ese je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki ese ma dupe awon ese merin ti a ka yi lati ese ikeji la si ese ikeedogun awon ni o fi awon ohun amuye ni igbesi aye onigbagbo ti o fi han wa dara dara ti o si so fun a wi pe eyi ni ohun ti olorun reti ni igbesi aye wa wi pe bi olorun ba tin wo enikokan wa ti o wo igbesi aye ti a n gbe irin ti a rin oro ti a n so lati enu wa jade wi pe awon nkan wonyi ni olorun ni o n fe ri apin awon eko yi apin si ipa meta ikini aso nipa iwa ikeji aso nipa ife iketa aso nipa ipe o ye ki a mo wi pe nigba ti a wa sinu ijoba olorun olorun ti pese iwa ti o ye ki a hu o ti pese re sile fun wa gege bi aso ti a pese sile fun omo ti a bi ti a gbe wo eyi ni iwa christiani ikeji olorun fe ki a gbe igbesi aye ti o je wi pe ife ni oro kan soso ti o je olubori tabi akojopo tabi itumo ohun gbogbo ti a nse wi pe irin wa yo je irin ife oro wa yo je oro ife ise wa yo je ise ife ohun gbogbo ti a nse ohun gbogbo ti a nso ohun gbogbo ti a hu ni iwa yo je nipa ti ife eyi ni a pe ni ikeji ife christiani ki se ife ti ara ki se ife ti eniyan laso ti ko ni ori ofe olorun sugbon ife christiani iketa o ye ki a mo wi pe nigba ti a pe wa sinu ijoba olorun ipe ti olorun pe wa ipe alailegbe ni ipe ti a ko le fi diwon ohun miran ninu aye ni ipe po ninu aye o sese igba miran a ma nri ninu iwe iroyin we pe enikan ti o ma ngba bolu alafesegba ti o wa ni oke okun awon ilu wa nihin orilede wa nihin o sese ki won ki o kowe si ki won ki o fi ipe pe wi pe akoko ti de lati wa fi imunadoko lati ma gba bolu yi lati wa fi han ninu ilu re nihin ipe ti a pe yi o je ipe ti iru eni yi o ka si popo nitori wi pe ilu re tabi orile ede re da lola lati pe fun iru ipe be tabi igba miran o sese a le ri oluko kan ni ile eko giga university o sese ki o ti ma ko ni nipa ina ti owo tabi nipa nina ati rira oja lati oke okun bi o tin ko won yi o sese ki ilu wa tabi orile ede wa ki o ma wa eyi ti a npe ni commissioner ki won ki o si fi iwe pe wo pe ati ri iwe po jafafa ninu eko owo nina ati oja rira paapa julo nina ati didu nina ati rira pelu awon oke okun nitori be a pe jade lati bi ti o tin ko awon eniyan ni eko ani ki o wa se commissioner fun orile ede tabi fun ekun kan iru ipe be awon eniyan ma nfi towoto gba ipe be awa ti a je onigbagbo ipe ti olorun fi pe wa o je ipe ti o ga ju ipe ti awon wonyi ti won wa ninu aye ti won ni a ma menu ba eyi ti a n so yi nigbo se sugbon ti a fe ki o ye wa ni wo pe ohun meta ni o farahan ninu eko ti a n ko le oni ikini iwa christiani ikeji ife christiani iketa ipe wa gege bi christiani gege bi onigbagbo ye ki a wo ikini kini awon iwa ti o ye ki o wa ninu igbesi aye wa gege bi eni ti a ti ra pada gege bi eni ti a ti jidide pelu Kristi gege bi eni ti o n saferi ohun to n be loke gege bi eni ti ati da lola ni ti wi pe ati fi aso ododo ati fi wo gege bi eni ti ati koroko re ni iwe iye lorun gege bi awon eni ti angeli nwo ti won yo nitori wi pe ati ronupo ada kuro ninu awon ese wa kini iwa ti o ye wa irin ti o ye wa kini awon ti o je ojuse wa gege bi kristiani tabi gege bi onigbagbo o ye ki a wo awon nkan won yi dara dara nitori opolopo wa ni o je bi omo oba ti o rin bi omo mekunu igba miran bi abari omo oba tabi omo oloye ni adugbo wa bi abari bi o tin woso bi abari bi o tin rin bi abari bi o tin soro to je wi pe omo kekere ti ko ti ipe to daye bi a ba n gbo oro agba lenu e a ma so pe o mo wi pe no afin lo ti jade oro ogbon oro agba ti o n gbo ninu afin ohun lo n jade latenu e sugbon bi a ba ri iru omo be ti o je omo oba ti o jade lati afin sugbon ti o je wi pe oro ti ko ba kun gbe oro asiwere oro alai logbon ise awon mekunu ni ari lowo e a so we pe wo omo oba ti o nse bi omo mekunu ti ko mo iru eni ti o nje awa na gege bi omo oba oba awon oba olowo awon olowa gege bi eni ti a ti fi ipepe wa sinu ijoba olorun awa na o ye ki a mo iru eniyan ti a je o ye ki a mo we pe awa ni eni ti a ti da lola eni ti a ti dari ese reji eni ti a ti se ni omo olorun eni ti awon angeli ti won yo nitori re eni ti o je wi pe owo olorun fun ara re lo te ilu aye raye ilu ti a nlo o nlo te edo eni ti o je awa ni akoroko re ni iwe iye lorun ojo kan ko le mo ki o sule ki a ma ran ti wa le orun nitori pe oruko a wa ninu iwe iye lorun nitori pe awon angeli won yo nitori wa nitori pe gbogbo awon ohun ti a n reti wi pe nigba ti ipe badun ti a pa wa laada ti a o lo jogun re lorun ojojumo ni olorun lo n pese re fun wa mo so wi pe ojo kan ile ojo kan o le mo ki a ma ran ti wa li orun iru awa eniyan be o ye ki a mo ru eniyan ti a je o si ye ki a mo wi pe a o dabi awon ti o wa ninu aye wi pe ati gba wala ati dariji wa ati yi wa pada nitori be iwa otun irin otun ni o ye ki o je ti wa je ki a wo lati ese ikejila oni nitori na bi ayan fe olorun eni mimo ati olufe je ki a duro nbe na oni bi ayan fe olorun tele tele awon omo israeli ni a n pe ni ayan fe olorun awon iran abrahamu awon ni a n pe ni ayan fe olorun nitori ife olorun o farahan daju daju ninu orile ede na ni igba atijo nitori we pe olorun fe fi titobi agbara re ati ogo re ati iyanu re o n fe fi han ninu orile ede israeli ki won ki o ba le je awoko fun gbogbo aye awon ni a n pe ni ayan fe olorun sugbon nisisiyi iwo ati emi erupe ilele iwo ati emi keferi lasan lasan iwo ati emi eni ti a bi ninu ese eni ti o mo okun ninu ese eni ti o n je ese bi eni jeun ti o mu ese bi eni mu omi tele tele iwo ati emi elegbin ati eleri ni olorun ni o fa wa si odo ara re ti o wo emo ninu eje jesu ti o fun ni ore ofe ti a wa di ayan fe ni waju olorun o wa n so fun wa o ni se a o mo ipo wa ni o ni se a o mo bi ati je ni waju olorun ni wi pe ati je ayan fe olorun o wa so wi pe eni mimo ati olufe nitori wi pe olorun fe wa o ti so wa di olufe o wa tun so wa di eni mimo awa ti a je elese ati eleri tele tele nisisiyi a je eni mimo ati olufe o wa so fun wa awon nkan kan ti o ye ki a ni ni igbese aye wa gege bi enikokan e ti o fi le ba ipe wa mu ye kin ran leti we pe ni awon ose ti o koja die seyin mo so fun o gege bi onigbagbo we pe adabi eni ti o gbe asowo we pe tele tele ati wo aso iri sugbon boya fe lo si ode tabi boya agba wa si bi ise kan iru aso ti a se wo ni o fi wa han gege bi eni ti a je ninu ise be se o mo gege bi ologun bi a ba fe mo enikan gege bi jagun jagun o ni iru aso to nwo gege bi olopa bi a ba ti ri olopa a mo gege bi aso ti o wo bi o ba so fun wa we pe enikan fe se igbeyawo eni ti o fe se igbeyawo yi o mo tele tele o wa so wi pe ah ye kin debe tori wi pe inu ile isin wa ni won ti fe se igbeyawo yi mo sin fe lati ba awon tin yo mo fe ba won yo nitori e ni bibeli so awon tin sokun e ma ba won sokun awon tin yo e ma ba won yo nitori be mo fe lo si bi igbeyawo yi bi gbogbo eniyan tin wole ti won jade won wole won jade awon akorin wole oni wasun wole awon ebi iyawo won wole ebi oko won wole bi okunrin ti o fe se igbeyawo ati obirin ti o fe se igbeyawo bi won ti yo o so wi pe o nlati je omidan arabirin ti o nbo yi o nlati je oni won fe gbe ni iyawo won ni bawo lo se mo se o mo tele ni oni o ti woju e wo irin si e wo aso ti o wo wo bi o se se daju daju aso ti o wo o je ke amo yato wi pe oni o fe se igbeyawo be na ni o iwo ni agbe niyawo fun Jesu Christi bi a o ti e mo tele tele wi pe ah arabirin meri o ma ti nigbala bi a o ti e mo tele tele wi pe ah arakunrin Samuel o ma ti nigbala irisi re iwoṣo re ati ohun ti o gbe wo gege bi agbada ododo o je ke amo wi pe iwo ni eni ti a gbe niyawo fun Jesu Christi o eyi ni mo fe ki o fi sokan wi pe Paul apostle o nso fun wa gege bi eniyan Olorun gege bi apostle o nje ki amo wi pe awon aso ogbologbo awon aso atijo awon aso egbin awon aso ti a wo tele tele ti o fi wa han gege bi elese ani bo won sonu ani mu won kuro ke a wa wo awon aso titun miran e ti o fi wa han wi pe awa ni a gbe niyawo fun Jesu Christi wo ese ikejo ori keta sugbon nisisiyi e fi gbogbo nkan wonyi sile ibinu irunu arankan oro odi ati oro etiju kuro li enu yin e ma si se poro fun enikeji yin e sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re eni an so fun a wi pe awon ogbologbo ise ti atijo ati bo won sonu gege bi ewo ti o darugbo gege bi aso ti ko to si wa nisisiyi ati pa won ti o wa so fun a we pe a wa gbe ohun miran wo e ti se titun ni ese ekewa ese ti gbe okunrin titun ni wo eyi ti a so di titun ni si imo gege bi aworan eni ti o da o wa so fun a nisisiyi ni ikokan ohun ti a ni gbewo gege bi ewo titun agbada ododo je ke a wo ni ikokan lati ese ikejila nitori na bi eyan fe olorun eni mimo ati olofe egbe okan iyonu wo egbe okan iyonu wo ini Jesu papa ni o menuba nigbati o nso nipa omo odo kan iranse kan ti o gba idariji o si ri iranse elegbe re sugbon eyi ti iba fi ni iyonu ki o papa ki o si dariji elegbe re ko se be Jesu wa nso we pe awa ti a so we pe ati di atunbi ti a je ti olorun o ye ki a ni okan iyonu emi iwa tutu isore si eni keji wa ye ke a wo Matthew ori keji dilogun a o ni le ka gbogbo ese ti o so nipa ohun ti Jesu so yi die la o ka bi o ba dele o le ye wo fun ara re lati ese ketalelogun titi de ese ikarun dini ogoji sugbon nisinsin yi je ke a wo ese ikerin din logbon nitori na li omo odo na wole o si teriba fun o wi pe oluwa musuro fun mi emi o san gbogbo re fun o oluwa omo odo na si sanu fun o tu sile o fi gbese na ji eni yonu ti oluwa re ni si o dariji bakan na oluwa se fun wa gbogbo ese ti a ti da tele tele ti o dabi igbese ti o wo wa lorun olorun dariji wa o wa nreti wi pe ki a wa paapa ki a ni iyonu si eni keji wa ki a le dariji sugbon omo odo ti a dariji yi o jade lo ori omo odo elegbe re ti o je ni igbese die eti ba fi dariji ko se be e ni oluwa re wa fi pe pada we pe nigba ti ohun ti sanu fun iba dara bi ohun paapa bi o ba sanu fun elegbe re je ki a wo lati ese ikeji le logbon nigba ti oluwa re si pe tan o wi fun pe ah iwo iranse buburu yi mo fi gbogbo gbese ni ji o nitori ti iwo be mi iwo ki se sanu iranse egbe re gege bi mo ti sanu fun o nitori be eyi ni olorun reti lowo wa we pe ki a gbe okan iyonu wo ki a ni iyonu ki a dariji ara wa o sese ki o je iyawo re ni o se o ke ma fi aki kori wo pe lai lai a o ni le dariji o sese ki o je oko ni o se nkan si o ti o dun o ke ma fi aki kori wo pe rara lai lai titi aye yo fi dopin o ni le dariji tabi omo lo se nkan ti a o fe ke ma le omo jade ke a so wi pe ko ni le ba wa gbenu ile ke a so wi pe a o ni le dariji o ni ki a ni iyonu ki a gbe okan iyonu wo ki a ni emi ikanu fun ara wa ki a le dariji ara wa ki se ninu ebi nikan ninu ile isin o sese ki a se ara wa se a mo wi pe awa ti a je adari iba se oluso agutan agba ni tabi adari ekun ko si angeli laarin wa nitoto ni agba okan wa la nitoto ni olorun ti dari eseji wa nitoto ni aje ni olorun sugun o sese boya aboju fun kankan ni boya enikan lo fi esun sun wa nipa re ki a si so oro si o ki obi o ninu ohun ti a ni lati se ni we pe ki a dariji iba je oluso agutan ni o se wa ni afeeri oluso agutan ati le ti sumo bayi eti iba kan gbadura fun aku ni gbaju iseju marun lo sugbon lohun o raye ki a dariji ara wa tabi o sese ki o je eni ti a fi si ori ekun ni o sese ki o se wa boya a nfe itoju boya nkan egun logun wa lese a si ro pe a be wa lowo re lati yo egun yi kuro sugbon ko tete yo egun yi a si ni irora popo o ye ki a dariji o ye ki a ni iyonu si ara wa o si sese ki o je we pe a dari ekun tabi a dari edapo jule o sese ki o je pe awa ti a je omo ijo la se won o ye ki awon ti won je olori lori wa o ye ki awon na ki o le ni emi tabi okan iyonu ki a gbe okan iyonu wo si ara wa e je ki a wo Isaiah ori keji dini ogota Isaiah ori keji dini ogota ese ikeje ki ha se lati fi onje re fun awon ti bi npa ati ki iwo ki o mu awon otoshi ti ati sode wa si ile re nigba ti iwo ba ri arin horo ki iwo ki o arin hoho ki iwo ki o bo ki iwo ki o ma fi ara pamo kuro lodo eran ara ti re Èyí ni a ń sọ bí a ti lè ní ọkàn ìyọnú. Bí a ti lè fi ìwọ̀ tútù tàbí ọkàn ìyọnú bí a ti lè fi hàn. Wípé bí a bá rí ẹnikẹ́ni tí ebi ń pa nínú àwọn ará nínú olówa tàbí nínú àwọn aládùúgbò wa tí oúnjẹ sì wà lọ́wọ́ wa kí a fún wọn ní oúnjẹ. Bí a bá rí àwọn tí kò ní lọ́wọ́ kí a gbà wọ́n sí ilé. Bí a bá rí àwọn tí ó dàbí ẹni wípé wọn ò ní aṣọ, ó dàbí ẹni pé wọ́n ń rìn hòhò, kí a fi aṣọ bò wọ́n, kí a má ṣe yẹ̀yẹ́ wọn wípé nítorí wọn ò ní aṣọ tí ó yẹ kí wọn kí ó wọ̀, àti wípé kí a má fi ara pamọ́ fún àwọn tí ìyá ń jẹ, kí a má ṣe bẹ́ẹ̀ ni wípé a kò mọ̀ wípé wọ́n nílò àwọn ohun kan tí ó wà lọ́wọ́ wa, kí a rí wípé a tọ́jú àwọn ẹlòmíràn. Ẹ jẹ́ kí a wo Róòmù orí 12 ẹsẹ̀ 10. Róòmù orí 12 ẹsẹ̀ 10. Ní ti ìfẹ́ ara, ẹ máa fi ìyọnú fẹ́ràn ara yín. Ní ti ọlá, ẹ máa fi ti ẹnì kejì yín ṣáájú. Ó ní kí a máa fi ìyọnú fẹ́ràn ara wa. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a gbé ọkàn ìyọnú wọ̀. Ìkejì, ó ní ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun. Ó yẹ kí a máa ṣore fún ara wa. Kò yẹ kí a dúró di ìgbà tí wọ́n bá sọ fún wa wípé lágbájá o, ó yẹ kí a ràn lọ́wọ́. Bí a bá ti rí wípé àwọn ará nínú olówa, wọ́n ní àwọn nǹkan kan tí wọ́n ṣe aláìní, tí Ọlọ́run sì pèsè nǹkan wọ̀nyí fún wa, ó ní kí a jẹ́ ẹni tí ṣore. Ó ní bí ó tiẹ̀ jẹ́ ẹni tí a ò mọ̀ rí. Gẹ́gẹ́ bí ẹni tí a pa ní àpá ìpatán ní ojú ọ̀nà láàrin Jericho àti Jerusalemu. Ó ní bí a bá rí gẹ́gẹ́ bí aláàánú ara Samaria, ó yẹ kí a máa ṣore. Ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun kí a máa tọ́jú àwọn tí a pa lára tàbí àwọn tí a ṣá lọ́gbẹ́ tàbí àwọn tí ó bá àjálù kan pàdé ní ìgbésí ayé wọn. Yẹ kí a wo Éfésù orí 4 ẹsẹ̀ 32. Ẹ máa ṣore fún ọmọnìkejì yín. Èyí ni pé kí a ní ẹ̀mí ìṣeun kí a máa ṣore. Ẹ ní ìyọnú, ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti dáríji yín. Ó tún sọ fún wa, ó ń tẹ̀mọ́ wa létí wípé ó yẹ kí a máa ṣore. Ó sì yẹ kí a ní ìyọnú sí ara wa. Bí a bá padà sí Kólósè orí 3 ẹsẹ̀ 12, kí a ní ìrẹ̀lẹ̀. Ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí bí a bá rí ní ìgbésí ayé ènìyàn, a máa ń sọ wípé lágbájá ọmọlúàbí ni. Ó ṣe é ṣe bóyá kò lówó, ó ṣe é ṣe bóyá kò tilẹ̀ lè bọ́ wa, kò lè fún wa lóúnjẹ, ṣùgbọ́n a máa sọ pé lágbájá ọmọlúàbí ni. Kí ló dé tá ń sọ bẹ́ẹ̀? A máa ń sọ wípé ìrẹ̀lẹ̀ lágbájá ó pọ̀, ó ga púpọ̀. Ó ṣe é ṣe kí ó jẹ́ nínú ẹbí, bí ó ṣe é ṣe kí ó jẹ́ ìyá ọkọ ni ó wá sí ilé. Bí ìyàwó ti ń gbé oúnjẹ sílẹ̀ fún ìyá ọkọ tí ó ń kúnlẹ̀, bí ó ti ń gbé oúnjẹ sílẹ̀ yìí ni ìyá ọkọ, ó ṣe é ṣe kí ọbẹ̀ kí ó má tilẹ̀ dùn púpọ̀. Ìkúnlẹ̀ yìí yóò jẹ́ kí ọbẹ̀ dùn ju bẹ́ẹ̀ lọ. Ó ṣe é ṣe kí ẹran púpọ̀ kí ó má sí nínú ọbẹ̀, ṣùgbọ́n ìkúnlẹ̀ tí ìyàwó yìí tí ó fi gbé oúnjẹ fún ìyá ọkọ rẹ̀ yóò jẹ́ kí inú ìyá ọkọ kí ó dùn tó bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ìyá ọkọ yóò máa pọ́n àwò lani. Bí ó bá ti padà dé ni ó máa sọ wípé ìyàwó ọmọ mi ò rírú ẹ̀ rí ni. Ó ní ìtẹríba púpọ̀, ó jẹ́ ẹni tí ó lọ́wọ̀ púpọ̀, ó jẹ́ ẹni tí a kọ́, tí ó gbẹ̀kọ́. Nítorí kíni? Ṣé nítorí pé a kó gbogbo ẹran inú kòkò fún ìyá ni? Rárá, nítorí ìtẹríba, nítorí ìrẹ̀lẹ̀, nítorí wípé ẹni yìí bí ó ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó ń kúnlẹ̀, bí ó ti ń gbóúnjẹ sílẹ̀ bẹ́ẹ̀ ni ó ń kúnlẹ̀, ni ìyá yìí a máa sọ wípé ó dàbí ẹni kí n máa bá yín gbé, wípé mo fẹ́ràn rẹ púpọ̀, ó dàbí ọmọ fún mi. Ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Yẹ kí a wo Pétérù 1 orí 5 ẹsẹ̀ 5. Bẹ́ẹ̀ pẹ̀lú, ẹ̀yin ìpẹ́ẹ̀rẹ́, ẹ tẹríba fún àwọn àgbà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin ìpẹ́ rẹ̀ ẹ̀yin ọmọdé ẹ tẹríba fún àwọn àgbà láyé òde òní ni a rí wípé àwọn ọmọdé kò bọ̀wọ̀ fún àgbà ó ṣe ni láàánú láàrin àwa tí a pè ní onígbàgbọ́ ni a rí wípé a ò bọ̀wọ̀ fún àwọn àgbà ó rí ọmọkùnrin kan bóyá ó jẹ́ ọmọ ọgbọ̀n ọdún ó rí ẹlòmíràn tí ó jẹ́ ọmọ ọgọ́ta ọdún àgbàlagbà tí ó ti ewú lórí tí ó ti bí ọmọ tí ó ju arákùnrin lọ tí ó jẹ́ ọmọ ọgbọ̀n ọdún yìí bí ó bá fẹ́ pe ara wa nínú olúwa àwọn àgbà nínú ìjọ tí ó jẹ́ bí ọgọ́ta ọdún ni ó máa sọ pé broda ọmọ ọgbọ̀n ọdún tí ó ń pe ẹni ọgọ́ta ọdún ní broda kì í ṣe bàbá wa nìyí bí a tiẹ̀ mọ bíbélì láti ìbẹ̀rẹ̀ dé òpin ẹni tí ó hewú lórí ẹni tí ó jẹ́ àgbà bàbá ló jẹ́ fún wa ìgbà mìíràn a ó rí ó ṣeé ṣe kí ó jẹ́ ọmọ ọdún márùndínlọ́gbọ̀n ni ó jẹ́ ẹni tó ń darí ìdàpọ̀ ojú ilé kí ẹni tí a ń darí rẹ̀ yìí kí ó jẹ́ bí ọmọ àádọ́rin ọdún èyí tí ẹni tí ó ń darí ìdàpọ̀ ojú ilé ìbá fi máa bọ̀wọ̀ fún bàbá yìí ni ó máa sọ wípé broda samson ẹni tó ń pè ní samson yìí ni ẹni tí ó jẹ́ àádọ́rin ọdún o ẹ̀yin lẹ́ ó ka bíbélì fún wa o kò bójúmu bẹ́ẹ̀ ó yẹ kí àwa tí a jẹ ọmọdé ó yẹ kí a ní ìbọ̀wọ̀ ìtẹríba kí a ní ìrẹ̀lẹ̀ fún àwọn àgbà nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a mú àwọn nǹkan wọ̀nyí bọ̀ sípò ní àárín wa ó ṣeé ṣe bóyá a ń darí ẹ̀kọ́ nínú ọjọ́ ní ìgbà tí a wá ní ọjọ́ ìsinmi à ń wá inú ìwé mímọ́ a sì ń fẹ́ pe arábìnrin kan ẹni tí ó jẹ́ màmá ẹni tí ó tó màmá fún wa bí a bá sọ nípa ti ara a fẹ́ pè ó pé kí ó ka àkọ́sórí a kàn yọwọ́ sí a ní ìwọ dìde kí ó kà á a kì í sọ pé ìwọ fún ẹni tí ó dàbí màmá wa kò bójúmu bẹ́ẹ̀ tàbí kí a sọ wípé lágbájá kí a la orúkọ ọmọ lórí ẹni tí ó tó bàbá fún wa ẹni tí ó tó màmá fún wa tàbí ẹni tí ó tó gbà wá síbi iṣẹ́ ó yẹ kí ìrẹ̀lẹ̀ tàbí ìbọ̀wọ̀ kí ó wà jésù kọ́ wa ní nǹkan wọ̀nyí ó ní àní gbogbo yín ẹ máa tẹríba fún ara yín kí ẹ sì fi ìrẹ̀lẹ̀ wọ ara yín lé aṣọ nítorí ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó ń fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ láàrin ara wa ó yẹ kí a máa tẹríba fún ara wa ó yẹ kí a ní ìrẹ̀lẹ̀ láàrin ara wa kí a lè mọ̀ wípé àwa pàápàá a jẹ́ ènìyàn ọlọ́run nínú pétérù kìíní orí kẹta yẹ kí n kúnkún kà á fún ọ láti ẹsẹ̀ ìkíní nítorí ó ṣe pàtàkì púpọ̀ ẹsẹ̀ ìkẹrin là ń lọ ṣùgbọ́n jẹ́ kí n kà láti ẹsẹ̀ ìkíní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà kí a lè jèrè wọn lé àìsọ̀rọ̀ nípa ìwà àwọn aya wọn àwa tí a ti lọ́kọ tàbí tí a ti gbéyàwó ó yẹ kí èdè yìí kí ó yé wa wípé ìrẹ̀lẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ nínú ilé ìtẹríba ṣe pàtàkì púpọ̀ nínú ilé ó máa ń ṣeni láàánú ó sì máa ń bani lọ́kàn jẹ́ bí a bá rí aya tí ó sọ wípé òun ti di àtúnbí wípé òun tilẹ̀ jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ bí a bá rí bí ó ṣe ń sọ̀rọ̀ agan ọ̀rọ̀ líle sí ọkọ rẹ̀ ó máa ń jẹ́ ohun tó máa ń ṣeni láàánú wípé arábìnrin ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé kò mọ̀ wípé bíbélì ó kàn nípa fún wa láti tẹríba fún ọkọ wa ni ó ní bí ọkọ wa bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ó ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà ẹni tí kì í ṣe onígbàgbọ́ ó ní síbẹ̀síbẹ̀ ó yẹ kí a ní ìtẹríba kí a bá lè jèrè àwọn ọkọ wọ̀nyí pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ tí a ní nígbà tí wọ́n bá ń wo ìwà rere yín tí òun ti ẹ̀rù ọ̀ṣọ́ ẹni tí kí ó má ṣe jẹ́ ọ̀ṣọ́ òde ti irun dídì àti ti wúrà lílò àti ti aṣọ wíwọ̀ ohun tí a ń sọ níhìn-ín ẹ̀yin obìnrin ẹ tẹ́tí sílẹ̀ ìgbà mìíràn ó ṣeé ṣe kí o ṣe ọkọ rẹ èyí tí ò bá fi kúnlẹ̀ ní ẹsẹ̀ méjèèjì èyí tí ò bá fi ní ìtẹríba èyí tí ò bá ọkọ dáríjì mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kí o ní ìwà ìrẹ̀lẹ̀ ohun tí ó ṣe ni wípé o mọ̀ wípé inú ọkọ ò dùn ṣùgbọ́n o mọ irú irun dídì tí ọkọ tí o máa ń fẹ́ èyí tí o bá fi sọ lẹ́nu wípé ọkọ dáríjì mi o lọ dirun tàbí o mọ irú aṣọ tí ọkọ fẹ́ràn o lọ wọrú aṣọ yìí o rò wípé irun dídì aṣọ wíwọ̀

ṣùgbọ́n kí ó jẹ́ ti ẹni tí ó farasin lé ọkàn. Nínú ọ̀ṣọ́ àìdíbàjẹ́ ti ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí títù, èyí tí í ṣe iyebíye níwájú Ọlọ́run. Ó ń sọ fún wa wípé ohun kan wà tí ó ju irun dídì lọ, ohun kan wà tí ó ju aṣọ wíwọ̀ lọ, ohun kan wà tí ó ju ọ̀ṣọ́ nínú ayé lọ. Ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, ẹ̀mí ìwà tútù, èyí ni ó ṣe iyebíye níwájú Olúwa. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run ń béèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Ó ń fẹ́ kí a gbé nǹkan wọ̀nyí wọ̀, ó ń fẹ́ kí a hu àwọn nǹkan wọ̀nyí ní ìwà tó ń wò ní ìkọ̀ọ̀kan. Láti Kólósè orí kẹta, láti ẹsẹ̀ kejìlá sí ìkẹtàlá, ẹgbẹ́ ọkàn ìyọnúwọ̀, ìṣeun, ìrẹ̀lẹ̀, inú títù, ìpamọ́ra, ó yẹ kí a máa fara dàá fún ara wa. Kí a ní ìpamọ́ra. Ẹni tí ó bá ní ìpamọ́ra kì yóò máa ṣe wípé òun ò lè dúró nínú ilé, òun ò lè dúró nínú ìjọ, òun ò lè ṣe tibí, òun ò lè ṣe tọ̀hún, wọ́n ti ṣẹ̀mí púpọ̀, wọn ò lè dáríjì. Ó yẹ kí a ní ìpamọ́ra. Ìkẹfà, ó ń sọ wípé ó yẹ kí a máa fara dàá fún ara wa. Ìkeje, ó yẹ kí a máa dáríjì ara wa. Ohunkóhun tí ẹnikẹ́ni ìbá ṣe, ṣé a mọ̀ wípé àwa náà a ti ṣe àwọn ẹlòmíràn rí, wọ́n sì dáríjì wa? A ti ṣe Ọlọ́run, ó sì dáríjì wa. Ó yẹ kí a máa dáríjì ara wa. Èyí ni ó mú wa lọ sí ìkórí kejì, ìfẹ́ kìrìstíẹ́nì. Wo ẹsẹ̀ kẹrìnlá, àti borí gbogbo nǹkan wọ̀nyí. Ẹgbẹ́ ìfẹ́wọ̀ tí í ṣe àmòrè ìwà pípé. Ẹgbẹ́ ìfẹ́wọ̀ tí í ṣe àmòrè ìwà pípé. Ó yẹ kí a ní ìfẹ́. Ìfẹ́ yìí ó ṣe pàtàkì. Ẹ kí a wo Kọ́rìntì kínní, orí kẹjọ, ẹsẹ̀ kínní. Kọ́rìntì kínní, orí kẹjọ, ẹsẹ̀ kínní. Ṣùgbọ́n ní ti àwọn nǹkan tí a fi rúbọ sí òrìṣà, a mọ̀ pé gbogbo wa lè ó ní ìmọ̀. Ìmọ̀ a máa fẹ̀, ṣùgbọ́n ìfẹ́ ni gbéniró. Ó ń sọ fún wa wípé bí a bá ní ìfẹ́, ìfẹ́ yóò gbé wa ró. Ìbàjẹ́ nínú ìjọ, ìbàjẹ́ nínú ilé, ìbàjẹ́ ní ibi iṣẹ́, níbikíbi tí a bá wà, ìfẹ́ wa tí a ń fi hàn yóò máa gbé àwọn ẹlòmíràn ró. Bí wọ́n tilẹ̀ ṣubú, ìfẹ́ wa ni yóò gbé wọn dìde. Bí wọ́n tilẹ̀ dàbí ẹni pé wọ́n ní ìkọsẹ̀, ní ọ̀nà kan tàbí òmíràn, ìfẹ́ wa ni yóò lè gbé wọn dìde. Ìfẹ́ a máa gbé ni ró. Jẹ́ kí a wo orí kẹrìnlá, ẹsẹ̀ ìkíní. Ẹ máa lépa ìfẹ́, kí ẹ sì máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí í ṣe ti ẹ̀mí. Ṣùgbọ́n kí ẹ kúnkún máa sọ tẹ́lẹ̀. Ohun tí a fẹ́ fi hàn níhìn nísinsìnyí ni ti ìfẹ́. Ẹ máa lépa ìfẹ́. Èyí ni pé pẹ̀lú ìyàwó wa kí a máa lépa ìfẹ́, pẹ̀lú ọkọ wa kí a máa lépa ìfẹ́. Bí a bá fẹ́ ṣe ohun kan, bí a bá fẹ́ sọ̀rọ̀ kan, bí a bá fẹ́ bá ọkọ wa tàbí ìyàwó wa ṣe nǹkan kan, kí a béè lọ́wọ́ wa pé ǹjẹ́ èyí mú ìfẹ́ lọ́wọ́? Bí kò bá sí ìfẹ́ nínú rẹ̀, bí ó bá jẹ́ pé ohun tí ó fa ìjà ni, ohun tí ó mú kí ìfẹ́ wa kí ó dínkù sí ara wa ni, kí a má ṣe ṣe. Kí a rí wípé a ń lépa ìfẹ́. Ní orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá, orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá, ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín. Ohun gbogbo tí a fẹ́ ṣe kí ó wà ní ti ìfẹ́. Ṣé a ń ran ẹnìkan lọ́wọ́ ni? Kí a jẹ́ kí ó wà nípa ti ìfẹ́. Ìgbà mìíràn a máa ń ṣe bẹni pé a ran ènìyàn lọ́wọ́, ṣùgbọ́n àwọn ẹlòmíràn tán máa ń lọ sí ilé ẹnì kejì wọn, mo ní kí n wá ràn yín lọ́wọ́ ni o, mo ní kí n wá ràn yín lọ́wọ́ ni o. Ṣùgbọ́n ìrànlọ́wọ́ tí wọ́n ń fún wa yìí, ìgbà mìíràn ìrànlọ́wọ́ olófòfo ni. Wọ́n fẹ́ wo àwọn nǹkan tí a ní nínú ilé, àwọn wàhálà tí a ní nínú ilé, àwọn nǹkan mìíràn tí ó dàbí ẹni pé ó jẹ́ wàhálà fún wa. Bí wọ́n ti wá ràn wá lọ pé wọ́n bá a gbálẹ̀ ni, wọ́n bá a fọṣọ, wọ́n bá a ṣe ohunkóhun. Bí wọ́n ti ń jáde ni wọ́n sọ pé ọ̀dọ̀ lágbájá ni mo ti ń bọ̀, ara ilé ẹ̀. O mọ̀ wípé lágbájá nǹkan tó ń là kọjá nsìn kò ṣeé fẹnu sọ. O mọ̀ iṣẹ́ máa ti bọ́ lọ́wọ́ ẹ. Sọ kí n gbọ́. Bẹ́ẹ̀ ni, kí ló ṣe? O mọ̀ lágbájá kò kún iṣẹ́ ò lè dúró lọ́wọ́ ẹ, kò sí bó ṣe lè ṣe. Ó ń gbàdúrà, ó ń ka bíbélì, ó tiẹ̀ ń kọ́ni lẹ́kọ̀ọ́.

0: bíbélì, ṣùgbọ́n lágbájá kò lè ṣàǹfààní. Bá dẹ̀ ti lágbájá ẹ báwo ni nǹkan o, mo ní kí wọ́n ràn yín lọ́wọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo bá yín gbálẹ̀, mo bá yín ṣe, ṣé mo tún lè wà ní ọ̀sẹ̀ tó ń bọ̀? Olófòfo ni irú ẹni yìí. Gbogbo nǹkan tá a bá ń ṣe kí ó wà nípa ti ìfẹ́. Bí a bá rí wípé ẹnikẹ́ni tí a lọ ràn lọ́wọ́, ẹnikẹ́ni bóyá ó jẹ́ adarí ìdàpọ̀ ojú ilé ni, ó jẹ́ arábìnrin nínú Olúwa, arákùnrin nínú Olúwa, a mọ wàhálà tí ó ní gẹ́gẹ́ bí a ti sọ wípé kì í ṣe wípé kí a jẹ́ agbẹnusọ fún èṣù, kí a bẹ̀rẹ̀ sí ní tan nǹkan tí àwọn ẹlòmíràn ń ṣe tàbí wàhálà wọn, kí a bẹ̀rẹ̀ sí ní tàn án kálẹ̀. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀rọ̀ tí kò bá mú ìfẹ́ lọ́wọ́ a kì í sọ. Wípé ẹ máa ṣe, ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ìfẹ́ kí ó wà nínú ọ̀rọ̀ wa, nínú ìṣe wa, àti nínú ohun gbogbo tí a ní ìdàpọ̀ pẹ̀lú àwọn arákùnrin arábìnrin wa. Nínú Tesalonica kejì orí kìíní ẹsẹ̀ kẹta, iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìgbà gbogbo nítorí yín ará, àní gẹ́gẹ́ bí ó ti yẹ, nítorí pé ìgbàgbọ́ yín ń dàgbà gidigidi àti ìfẹ́ olúkúlùkù yín gbogbo sí ara yín ń di púpọ̀. Ó yẹ kí ìfẹ́ wa kí ó máa di púpọ̀ sí ara wa. Bí a ti fẹ́ràn ara wa lónìí kí ó ju bí a ti fẹ́ràn ara wa ní ọdún tí ó kọjá. Bí a ṣe lè ran ara wa lọ́wọ́ lónìí kí ó kọjá bí a ṣe ran ara wa lọ́wọ́ ní ọdún márùn-ún sẹ́yìn. Kí a rí wípé ìfẹ́ wa ń gbòòrò jù bẹ́ẹ̀ lọ, ìfẹ́ wa ń dàgbà jù bẹ́ẹ̀ lọ, àti wípé ìfẹ́ wa yìí ó ń kan ènìyàn púpọ̀ nínú ìjọ jù bẹ́ẹ̀ lọ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a máa ní ìfẹ́ sí ara wa. Bí a bá ń sọ nípa ìfẹ́ sí ara wa yìí, báwo ni a ṣe lè fi ìfẹ́ yìí, báwo ni a ṣe lè fi hàn? Jẹ́ kí a wo Pétérò lákọ̀ọ́kọ́, kí a tún lọ wo Kọ́rìntì kìíní. Pétérò kìíní orí kẹrin ẹsẹ̀ ìkẹjọ, ju gbogbo rẹ̀ lọ, ẹ ní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín, nítorí ìfẹ́ ní ń bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ju gbogbo rẹ̀ lọ, ẹ ní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín. Ìfẹ́ tí a ń sọ níhìn-ín kì í ṣe ìfẹ́ kò fẹ́, nítorí bí o bá ń gbọ́ nípa ìfẹ́ tí ó gbóná, ó lè máa yà ọ́ lẹ́nu, kì í ṣe ìfẹ́ ti inú ayé. Ó ń sọ nípa ìfẹ́ tí ó gbóná nípa ti ẹ̀mí láàrin ara wa. Ó sì ń sọ wípé irú ìfẹ́ bẹ́ẹ̀ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe, a máa bò ó mọ́lẹ̀ láàrin ara wa. Ó ṣeéṣe bóyá ẹnìkan ṣe ọ̀rọ̀ sọ sí wa kí ó sọ pé arábìnrin dáríjì mi ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ìfẹ́ tí a ní yóò bo àṣìṣe bẹ́ẹ̀, yóò bò ó mọ́lẹ̀. Ó ṣeéṣe bóyá ẹni tí ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ní wa inú ìwé mímọ́ ni ó ṣe àṣìṣe, ó ṣe ọ̀rọ̀ sọ. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ kan wà nínú Máàkù, a sì mọ̀ wípé kò sí nínú Máàkù wípé inú ìṣe àwọn apóstẹ́lì ni ọ̀rọ̀ náà wà. Èyí kì í ṣe ohun ẹ̀rín tàbí ohun àgálámàṣà tí a lọ máa sọ wípé wọ́n gbọ́ wọn sórí àga wàásù, wọn ò kúkú mọ̀rọ̀ sọ, wọn ò kúkú lè ṣe nǹkan yìí. Àlùfáà wa, olùṣọ́ àgùntàn wa, ìbá gba nǹkan wọ̀nyí lọ́wọ́ àwọn rábí wọ̀nyí, nítorí pé àṣìṣe wọn ti pọ̀ jù. Ó ní ìfẹ́ yóò bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe yóò bò ó mọ́lẹ̀. Tàbí ìwọ tí o jẹ́ aya nínú ilé, ó ṣeéṣe ọkọ bóyá ó yẹ kí ó fi 20 naira sílẹ̀, ó fi 18 naira sílẹ̀, kí ó sì dàbí ẹni pé ó ń sọ pé 18 naira tó fi sílẹ̀ kò tó nǹkan, kò ní lè ra nǹkan kan wá láti ọjà. Bí o bá sì ti rí ìyá rẹ, kí o máa sọ fún yín pé ìyá, nǹkan tí mo ń dojúkọ rárá. Ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀, a máa bò ó mọ́lẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ nínú ìjọ tẹ́tí sílẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan ni ó ṣẹ̀ wá nínú ìjọ, tàbí ara nínú Olúwa ni ó sọ nǹkan kan tí kò tẹ́ wa lọ́rùn. Rántí wípé ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, ṣùgbọ́n àwa tí a wà nínú ìjọ níhìn deeper life, tí ó jẹ́ wípé a ń yọ̀ ipò Ọlọ́run fún wa níhìn rere, Ọlọ́run ṣàánú fún wa, Olorun se wa ni olorire wo bi ijo se ri wo eko oro Olorun a wa ti boya se se wa ninu ijo yi ijo dara dara ni sugun o se se ki a se ara wa ki o wa gbe oro wa ninu ile wa nihin ki o wa gbe lo si CMS ki o wa so wepe ah ninu ijo ti mo wa e won se mi bawo lo se le so be tabi ki o ti le gbe lo si awon ti won ki ka bibeli ki o so wepe looto ni mo n lo si church lo to ni a so pe a ni igbala lo to la so pe a de atunbi sugbon a wa papa ti a pe ara wa ni omo olorun ti a so pe a de atunbi nkan ton se fun mi n o le gbagbe titi lai ah o n so fun eni ti ko sinu ijoba olorun o n so fun eni ti o je elese eni ti o wa ninu esin miran o tun so nipa eyan eyan ti o je ara ninu oluwa si awon ti won wa ni ode ko ye ko ri be ife a ma bo opolopo ese a ma bo mole nitori be o ye ki o ye wa we pe ife ni olorun fe ki a fi han si ara wa je ki a wo korinti kini ori ketala lati ese ikerin o n so fun wa nipa ife ife a ma musuru ife a ma musuru boya ro we pe o ye ki o je adari sugbon won o ti so di adari musuru bi o ba ni ife olorun ati ife ijo ife a ma musuru boya o ti gbe yawo ni o si feran aye are sugbon mo o ti de iya n so fun awon ebi abi n so fun we pe o ju obirin sile ko le bimo o ife a ma musuru igba ti re yo de olorun yo yi nkan pada je ki ife olorun ki o fun ni suru we pe bi o ti nreti olorun yo se a ma seun ife ki se ilara ife ki soro igberaga ki ife ki huwa aito ki wa ohun ti ara re a ki mu binu be ni ki gbiro ohun buburu ki yo se asododo sugbon a ma yo ninu otito o sese boya eni ti o je adari wa tele tele boya nkan kan sele o si mo ki lo sele oluso agotan sin ni arakunrin lo gbadura die o ki a to da opada si aye re nkan yi ti o sele ni ekun wa nihin ti ko ye ki o de ibomiran ni a ti n gbo ni okere we pe eni ti o je alakoso wa tele tele ninu ekun wa won ti da duro won ti se amo nkan to se boya o dese agbere ni o boya o se ti boya o ji owo ijo ni o amo ki lo se ewo lokan e nbe ki lo mo to se eni ti o mo nkan kan nipa agbere eni ti o mo nkan kan nipa o le jija o n soro si o n soro we pe boya o jale boya o se tohun nkan to si sele ki se nkan to se pataki to be oluso agotan kan fe ki o gbadura die ni nitori nkan bayi ife ki yo se aisododo bi atile da enikan duro eyi ki se we pe yo mo ki inu re dun we pe o dara be we kon da lagbaja duro ko dara be o ye ki o ni edun okan fun o ye ki o gbadura fun ife ki yo se aisododo a ma yo ninu otito a ma farada ohun gbogbo a ma gba ohun gbogbo a ma reti ohun gbogbo a ma faya ran ohun gbogbo nitori be ohun ti olorun so fun ani wo pe o ye ki a ni iwa kristeni ikeji o ye ki a ni ife kristeni iketa o ye ki a mo ipe kristeni ipe ti a fi pe wa o ye ki a mo o ye ki o ye wa kini ipe ti a fi pe wa wo kolose ori keta ese kedogun ese je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki esin ma dupe kan meji lo wa nihin ikini alaafia ikeji didupe ni apa kan ari alaafia ni apa keji ari idupe ni arin re ni ari ipe ti a fi pe wa ipe ti a fi pe wa ni wo pe ki a je eni ti o n tele omo alade alaafia ki a si je ki alaafia ki o wa ni igbese aye wa ki a je ki alaafia ki o wa ni oro enu wa ki a je ki alaafia ki o wa ni ise wa ati ibalo wa enikan si enikeji re ati we pe ki a ri daju we pe a n dupe ninu ohun gbogbo ohun ko wahala ti a le ni abi nkankan ti o le ma sele ki a ri we pe ni igba gbogbo a n dupe loni ni olorun ti je ki o ye wa we pe o ye ki a ni iwa kristeni ìkejì kí a ní ìfẹ́ kìrìsìtẹ́nì ìkẹta kí a mọ ìpè àlàáfíà tí a fi pè wá kí a sì máa dúpẹ́ ní ìgbà gbogbo ó yẹ kí a sọ fún ọlọ́run nísinsìnyí wípé irú ìwà yìí ni a fẹ́ kí ó wà ní ìgbésí ayé wa bí a bá ti di àtúnbí wípé a ń fẹ́ fi oore ọ̀fẹ́ tí a ti ní a ń fẹ́ fi hàn a sì ń fẹ́ kí ìwà yìí kí ó wà ní ìgbésí ayé wa ìkáàánú ni tàbí ìyọnú ìṣoore ìrẹ̀lẹ̀ ìwà tútù ìpamọ́ra ìfaradà kí a máa dáríji ara wa kí a ní ìfẹ́ ara wa kí a jẹ́ kí àlàáfíà kí ó wà nínú ọkàn kí ó wà nínú ẹbí kí ó wà nínú ìjọ kí ó wà ní ìgbìmọ̀ wa kí a jẹ́ kí ìfẹ́ àti àlàáfíà kí ó jọba ní kí ó sì ṣe àkóso bí a ti ń bá ara wa lò ẹ jẹ́ kí a dìde dúró ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé àfẹ́ jẹ́ ti ọlọ́run a sì ń fẹ́ kí ìwà kìrìsìtẹ́nì ìfẹ́ kìrìsìtẹ́nì ìpè kìrìsìtẹ́nì kí ó jẹ́ tiwa jẹ́ kí a gbàdúrà dáadáa léòní bí a bá ti ní ìgbàlà kí a jẹ́ kí àwọn ìwà kìrìsìtẹ́nì wọ̀nyí kí ó jẹ́ ọ ní ìgbésí ayé wa bí a ò bá sì tí ní ìgbàlà kí a sọ fún ọlọ́run wípé kí ó gba ọkàn wa là kí ó ṣàánú fún wa kí ó dáríjì wá àwọn nǹkan tí ó jẹ́ bí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa kí ọlọ́run kí ó yọ wọ́n kúrò kí ó sì fi ìwà ọ̀tún ìwà òdodo ìrìn àlàáfíà àti ìfẹ́ kí ó fi rọ́pò àwọn nǹkan tí ọlọ́run mú kúrò ní ìgbésí ayé wa jẹ́ kí a gbàdúrà dáradára kí a sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ ó dájú wípé ọlọ́run yóò ṣe é.
1: This CLM Radio, the spiritual welfare is our concern.
2: Epistle Paul Apostle, si awon eberu, ori ikokanla, nje igbagbo ni daniloju ohun ti a nreti, ijeri ohun ti a ko ri, nitori ninu re ni awon alagba ti ni eri rere, nipa igbagbo ni a mo pe a ti da aye nipa oro Olorun, nitori na ki se ohun ti o han ni a fi da ohun ti a nri, nipa igbagbo ni Abeli iwe ebo si Olorun ti o san ju ti Kaini lo. Nípa èyí tí a jẹ́rìí rẹ̀ pé olódodo ni ọlọ́run sì ń jẹ́rìí ẹ̀bùn rẹ̀ àti nípa rẹ̀ náà bí ó ti kú ni ó ń fọhùn síbẹ̀ nípa ìgbàgbọ́ ni a ṣe é nọ́kù nípò padà kí ó má ṣe rí ikú a kò sì rí i nítorí tí ọlọ́run ṣí i nípò padà nítorí ṣáájú ìṣípò padà rẹ̀ a jẹ́rìí yìí sí i pé ó wù ọlọ́run ṣùgbọ́n ní àìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú nítorí ẹni tí ó bá ń tọ ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá nípa ìgbàgbọ́ ni Noah nígbà tí Ọlọ́run kìlọ̀ ohun tí kò tí ì rí fún un ó bẹ̀rù Ọlọ́run ó sì kan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀ nípa èyí tí ó dá ayé lẹ́bi ó sì di ajogún òdodo ti ṣe nípa ìgbàgbọ́. Nípa ìgbàgbọ́ ni Ábráhámù nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ní ó gbọ́ ó sì jáde lọ láì mọ ibi tí òun rè. Nípa ìgbàgbọ́ ni ó ṣe àtìpó ní ilẹ̀ ìlérí bí ẹni pé ní ilẹ̀ àjèjì ó ń gbé inú àgọ́ pẹ̀lú Ísákì àti Jákọ́bù àwọn ajogún ìlérí kan náà pẹ̀lú rẹ̀. Nítorí tí ó ń retí ìlú tí ó ní ìpìlẹ̀ èyí tí Ọlọ́run tẹ̀dó tí ó sì kọ́. Nípa ìgbàgbọ́ ni Sara ti kara rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀ nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Nítorí náà ni ọ̀pọ̀lọpọ̀ ṣe ti ara ẹnìkan jáde àní ara ẹni tí ó dàbí òkú ọ̀pọ̀ bí ìràwọ̀ ojú ọ̀run ní ọ̀pọ̀lọpọ̀ àti bí iyan rèé tí òkú ní àìníye. Gbogbo àwọn wọ̀nyí ni ó kú ní ìgbàgbọ́ láìrí ìlérí wọn nígbà ṣùgbọ́n tí wọ́n rí wọn ní òkèrè réré tí wọ́n sì gbá wọn mú tí wọ́n sì jẹ́wọ́ pé àlejò àti àtìpó ni àwọn lórí ilẹ̀ ayé. Nítorí pé àwọn tí ó ń sọ irú ohun bẹ́ẹ̀ fi hàn gbangba pé wọ́n ń ṣe àfẹ́rí ìlú kan tí í ṣe tiwọn. Àti nítòótọ́ ìbá ṣe pé wọ́n fi ìlú tí wọ́n ti jáde wá sí ọkàn wọn ìbá ti rí àyè láti padà. Ṣùgbọ́n ní ìsinsìnyí wọ́n fẹ́ ìlú kan tí ó dára jù bẹ́ẹ̀ lọ èyí ni ti ọ̀run. Nítorí náà ojú wọn kò ti Ọlọ́run pé kí a máa pe òun ní Ọlọ́run wọn. nítorí tí ó ti pèsè ìlú kan sílẹ̀ fún wọn. Nípa ìgbàgbọ́ ni Ábráhámù nígbà tí Adán wò fi Ísáàkì rúbọ, ẹni tí ó sì ti fi ayọ̀ gba ìlérí wọn ní fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ, ní ti ẹni tí a wí pé nínú Ísáàkì ni a ó ti pe irú ọmọ rẹ̀. Ó sì parí rẹ̀ sí pé Ọlọ́run ti lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà padà pẹ̀lú ní àpẹẹrẹ. Nípa ìgbàgbọ́ ni Ísáàkì súre fún Jákọ́bù àti Ésáù ní ti ohun tí ń bọ̀. Nípa ìgbàgbọ́ ni Jákọ́bù nígbà tí ó ń kú lọ, ó súre fún àwọn ọmọ Jósẹ́fù ní ọ̀kọ̀ọ̀kan, ó sì tẹríba, ó sinmi lé orí ọ̀pá rẹ̀. Nípa ìgbàgbọ́ ni Jósẹ́fù nígbà tí ó ń kú lọ, ó rántí ìjáde lọ àwọn ọmọ Ísíráélì, ó sì pàṣẹ ní ti àwọn egungun rẹ̀. Nípa ìgbàgbọ́ ni àwọn òbí Mósè pa á mọ́ fún oṣù mẹ́ta nígbà tí a bí i, nítorí tí wọ́n rí i ní arẹwà ọmọ, wọn kò sì bẹ̀rù àṣẹ ọba. Nípa ìgbàgbọ́ ni Mósè nígbà tí ó dàgbà, ó kọ̀ kí a máa pe òun ní ọmọ ọmọbìnrin Fáráò. Ó kúkú yan àti máa bá àwọn ènìyàn Ọlọ́run jìyà ju àti jẹ fàájì ẹ̀ṣẹ̀ fún ìgbà díẹ̀. Ó ka ẹ̀gàn Kristi sí ọ̀rọ̀ tí ó pọ̀ ju àwọn ìṣúra Ejíptì lọ, nítorí tí ó ń wo èrè náà. Nípa ìgbàgbọ́ ni ó kọ Ejíptì sílẹ̀ ní àìbẹ̀rù ìbínú ọba, nítorí tí ó dúró ṣinṣin bí ẹni tí ó ń rí ẹni àìrí. Nípa ìgbàgbọ́ ni ó dá àsè ìré kọjá sílẹ̀ àti ìbùwọ́n ẹ̀jẹ̀ kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ ni wọ́n la òkun pupa kọjá bí ẹni pé ní ìyàngbọ ilẹ̀ tí àwọn ará Ejíptì dánwò tí wọ́n sì rí. Nípa ìgbàgbọ́ ni àwọn odi Jericho wó lulẹ̀ lẹ́yìn ìgbà tí a yí wọn ká ní ijọ́ méje. Nípa ìgbàgbọ́ ni Rahabu panṣágà kò ṣègbé pẹ̀lú àwọn tí kò gbọ́ràn nígbà tí ó tẹ́wọ́ gba àwọn amí ní àlàáfíà. Ewo ni èmi ó sì tún máa wí sí i, nítorí pé ààyè kò ní tó fún mi láti sọ ti Gideoni àti Baraku àti Samsoni àti Jephtha àti Dáfídì àti Samueli àti ti àwọn wòlíì. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n dí àwọn kìnìún ní ẹnu, tí wọ́n pa agbára iná, tí wọ́n bọ́ lọ́wọ́ ojú ìdá, tí a sọ di alágbára nínú àìlera, tí wọ́n di akọni ní ìjà, wọ́n lé ogun àwọn àjèjì sá, àwọn obìnrin rí òkú wọn gbà nípa àjínde, a sì dá àwọn ẹlòmíràn lóró, wọ́n kọ̀ láti gba ìdásílẹ̀ kí wọn kí ó lè rí àjínde tí ó dára jù gbà. Àwọn ẹlòmíràn sì rí ìdánwò ti ẹ̀sìn àti ti ìnà àti jù bẹ́ẹ̀ lọ ti ìdè àti tìtúbú. A sọ wọ́n ní òkúta, a fi ayùn rẹ́ wọn méjì, a dán wọn wò, a fi idà pa wọ́n. Wọ́n rìn káàkiri nínú awọ àgùntàn àti nínú awọ ewúrẹ́. Wọ́n di aláìní, olùpọ́njú, ẹni tí a ń dá lóró. Àwọn ẹni tí ayé kò yẹ fún, wọ́n ń kiri nínú aṣálẹ̀ àti lórí òkè àti nínú ihò àti nínú ihò abẹ́ ilẹ̀. Gbogbo àwọn wọ̀nyí tí a jẹ́rìí rere sí nípa ìgbàgbọ́, wọn kò sì rí ìlérí náà gbà. Nítorí Ọlọ́run ti pèsè ohun tí ó dára jù sílẹ̀ fún wa, pé ní àìsí wa, kí a má ṣe wọ́n pé.
3: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a wá síwájú yín, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a wá sí orí tábìlì yín láti jẹ oúnjẹ ti ẹ̀mí. Ẹ̀bẹ̀ wa ni wípé kẹ ṣe wa lójú, kí a lè jẹ oúnjẹ ẹ̀mí yìí, kí a sì di alágbára nínú Olúwa. À ń bèbẹ̀ wípé kí ẹ ṣe wa lójú, kí ẹ fi ọ̀nà ìyè kí ẹ fi hàn wá, kí ẹ jẹ́ kí nǹkan tí a ń kọ́ àti èyí tí a ń kà kí ó jẹ́ èyí tí ó ṣe wá láǹfààní, tí ó ṣe wá lóore, tí ó pèsè wá sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. À ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa. Ó tó ọ̀sẹ̀ díẹ̀ tí a ti wà lẹ́nu ẹ̀kọ́ wa yìí nínú Epístélì ti Pọ́ọ̀lù ti Apọ́stélì sí àwọn ará Kólósè. Lónìí à ń wo Kólósè orí kejì, ẹsẹ̀ kẹwàá. Kólósè orí kejì, ẹsẹ̀ kẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Níhìn-ín ni a ń sọ fún wa nípa Jésù Kristì àti àǹfààní tí a ní nínú Jésù Kristì. Ó sọ wípé a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Pọ́ọ̀lù Apọ́stélì ni ẹni tí a ṣí lójú, ẹni tí a fi ìran ọ̀run hàn, ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó yé, ẹni tí ẹ̀mí Ọlọ́run tí ó kún nínú, tí ó fi la àwọn Kristiẹni, àwọn onígbàgbọ́, tí ó fi ń la àwọn lóye nipa Christi we pe ori ni Christi je eni ti agbega eni ti agbe oruko re ga ju gbogbo oruko lo eni ti o gaju awon angeli eni ti o gaju gbogbo eda patapata eni ti o je wi pe oun ni ori ati oluwa oun gbogbo oun eni ti a fi ijoba ati idajo le lowo ni ikehin oni o se idajo gbogbo aye o wa nso fun wa oun ti a je ninu Christi ati eni ti a je ninu Christi opolopo ni ko mo awon nkan ti a fe menuba loni ni oun to je ifihan iwe mimo ti a fe keko ninu re loni nipa wi pe a je kikun a je pipe ninu Christi ti awon nkan woyi ko ye nitori be o ye ki a peti sile ki a fiyesi oun ti a nko dara dara ki amaba agba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu Christi aimo kan yi kan na bi o ma mu ki awon onigbagbo ki o lo igbesi aye won lai gbadun tabi lai ni popo ninu awon ohun ti o ye ki won ki o ni ninu Christi ninu okan olorun ninu ete olorun o ti fi gbogbo isura pamo ninu Christi fun wa awon ohun ti o se fun wa ohun ti o pese fun wa ninu Christi o po to be ge to je wi pe o soro lati se apejuwe won ni kikun o dabi oro ti ayabirin Sheba ti o so fun Solomoni nigba ti o wi pe a ko ti so idaji won bi abawo ohun ti a pese fun wa ninu Christi bi abawo ohun ti Olorun se fun wa nigba ti o fi omo bibi re kan soso rubo fun wa a o ri wi pe a ko ti so idaji won fun wa tabi ke a kunkun so wi pe bi ati le nka bi ati le nri bi ati le ngbadura ti a sin ni die die ninu awon kan ti Olorun se fun wa ninu Christi a ko ti ri idaji awon kan won yi a ko ti ri won gba gege bi ipo tabi aye ti a wa ninu Christi ohun gbogbo ni o je ti wa ninu Christi wo Corinthi kini ori keta ese ikokanleni ogun nitori na ki enikeni ma se sogo ninu eniyan nitori tiyin li ohun gbogbo o nso fun wa ohun ti a ni ninu Christi o ni nitori ti wa ni ohun gbogbo ohun gbogbo je ti wa ṣugbọn ni pato opolopo ni o je wi pe iriri nkan wonyi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu Christi ko ti de oju osuwon o dabi awon ti a ri ninu ise awon aposteli ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigba ti eyin gbagbo won si we fun won pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woju olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalemu emi mo ti ati tu da le won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efesu ni Paul ti ri awon omo ehin won yi ti o bi won wi pe anfani ti ani ninu Christi agbara emi mo ti ani nipa wi pe aje ti Olorun agbara emi mo ti o le je ti wa lati fun ani isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigba ti e gbagbo won wi pe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyi ni igbesi aye opolopo wi pe ohun ti a ti se fun wa ohun ti o ye ki o je ti wa ko je ti won nitori pe won je alaimo kan alailoye nipa kikun ti a ni ninu Christi Olorun ti se ohun pupo fun wa nipasẹ Christi ki a kunkun wipe o ti se ohun gbogbo ti o ye lati se fun wa nipasẹ Christi igbagbo ninu Christi ni o ma n je ki a ni ekun ninu Olorun ati opo yanturu opolopo oti olorun ti pese fun wa sugbon aimokan ati aigbagbo ni o man di opolopo lowo ti o je wipe ati mu ife olorun se ati ilana olorun se ki je ti won emi mimo ni o mi si paul apostle lati ko si ijo wipe ati seyin ni kikun ninu re ati seyin ni kikun ninu re nje ki o ma se dabi eni wipe adabi omo olina kuna ti o wa ni ile ajeji ti o wipe ohun gbogbo ti baba ohun ni o po to be ge to je wipe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wipe ti wa ri be o ye ki a ko eko yi ki a mo ohun ti a ni ninu Kristi awo idanileko yi ninu akori meta ikini isokan pelu Kristi ikeji kikun ninu Kristi iketa kikun ti a ni kikun ti o je ti wa ikini isokan pelu Kristi ye ki a tun pada si Kolose Kolose ori keji ese ikewa asi ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara an so fun awon wonyi wi pe ati se yin ni kikun ninu re ije ninu Kristi o ye ki a topase oro yi ninu Kristi bi abari eni ti o wo inu ebi wa wa a ma so wi pe o ti di ara wa o je okan ninu wa bi abari eni ti o ti wa ni ita tele tele ti a be wi pe ki o wole ti o si gba isepe wa ti o wole a ma so wi pe o wa ninu ile a ma so wi pe ta ba so wi pe nibo lo wa a ma n toka si ile na wipe o wa ninu re bi o ba je pe a fe fi ohun kan pamo ti a fi sinu apoti ti a si wa nkan wonyi omo wa ma ran wa leti wipe o wa ninu re a si toka si apoti e je wipe bi a ba fe wa nkan wonyi iwin kan yi ti a n wa a o ri nibi ti a fi pamo si ninu apoti mo se apejuwe yi ki o le yi o daradara wipe nigbati a so wipe a ti se wa ni kikun ninu re e je wipe lakoko ani lati koko wo inu ebi olorun ani lati koko wa si inu ile olorun ani lati koko wa sinu ijoba olorun ani lati koko wa sinu Kristi eni ti o je olugbala fun wa o ye ki o ye wa daradara bi eniyan ba wa lode ti a si fe mu wo inu ile ki a ba le so pe o wa ninu ile o je wipe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan na ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti a n je ese bi eni jeun awa ti a n sogo ninu ese awa ti a n yangan ninu ese tele tele ti a ti wa ninu okunkun ti a ti wa lode ti a ko si ni ijoba olorun bi e ba fe so wipe a wa ninu Kristi a wa ninu re se o mo wipe ki a to so wipe a so wa di kikun ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wipe ani lati ronu pada ani lati gba Jesu Kristi Oluwa gbo lese kese ti a ba ti ri wipe a gba Jesu Kristi Oluwa gbo ohun ti Bele so ni wipe a ti di eni ti o wa ninu Jesu a di eni ti o wa ninu Jesu ye ki a wo Efesu ori kini ese ikeje ninu eni ti a wa ni irapada wa nipa eje re ninu eni ti o so nipa Jesu wipe bi a ba wo inu Jesu bi a ba wa sinu ijoba Jesu bi a ba kuro ninu okunkun bi a ba kuro ninu ose bi a ba gbe isise irunu pada ati igbagbo a di eni ti o wo inu Jesu ani irapada nipa eje re idariji ese wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé àwa tí a ti wà lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò lọ́lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìmọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìjọba Jésù tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ní gbé ìṣísẹ́ ìgbàgbọ́, ìgbésẹ̀ ìrònú pọ̀dà, kí a wá sínú Kristi, kí a gbàdúrà títí a ó fi rí wípé adarí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí ọrọ̀, ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Àti wípé bí a bá ti ń wọ inú Kristi, ìdálẹ́bi yóò lọ ní ìgbésẹ̀ ayé wa. Nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkíní, ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, tí ó fi èsì ohun tí a ń kà dáradára, tí ó wà nínú Kristi Jésù, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀dà, tí wọ́n ti wọ inú Jésù lọ, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, tí wọ́n ti gba Jésù Olúwa gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn. Ó ní ẹbí kò sí, ìdálẹ́bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Ẹsẹ̀ ìkejì, nítorí òfin ẹ̀mí ìyè nínú Kristi Jésù ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Gẹ́rẹ́ tí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, tí a ti kúrò lóde, tí a ti wọ inú ilé, tí a ti kúrò lọ́dọ̀ èṣù, tí a ti di ẹbí Ọlọ́run, tí a wọnú ẹbí Ọlọ́run, tí a ti mú orúkọ wa kúrò nínú ìwé àwọn ẹlẹ́ṣẹ̀, ìwé ọ̀daràn, tí a ti kọ orúkọ wa sínú ìwé ìyè Ọlọ́run, kí a kúnkún sọ wípé nígbà tí a ti wọ inú Kristi, ìdálẹ́bi lọ, òṣì lọ, ìdájọ́ tí ìbá dé bá wa ní ayérayé ó kúrò, àti wípé a sọ wá di òmìnira. Ẹ̀ṣẹ̀ tó ti ń jẹ gàba lórí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, a mú kúrò, a di ẹni tí ó ní òmìnira kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Wo Kọ́rìntì kejì orí karùn-ún, Kọ́rìntì kejì orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, sórí ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ti di ẹbí Ọlọ́run, ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀dà àti ìgbàgbọ́, ó ti wọ inú Kristi lọ. Ó jẹ́ wípé Kristi ni ó jẹ́ olùgbàlà rẹ̀, wípé bí Ọlọ́run bá fẹ́ wò ó, a rí Kristi kí ó tó rí, a rí wípé a ti bò ó pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀, oore ọ̀fẹ́ Kristi, ó ti mú nǹkan wọ̀nyí kúrò. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ẹnikẹ́ni ló wí, ìbáṣe ọmọdé, ìbáṣe àgbà, ìbáṣe púrúǹtù, ìbáṣe ọ̀mọ̀wé, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe ìbáṣe Júù tàbí ìbáṣe kéfèrí, ẹni tí ó ti jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má mọ̀wé kà, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má ti kọjá abúlé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lọ sí òkè òkun. Bí ẹnikẹ́ni bí ó bá wà nínú Kristi, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjọ wa níhìn-ín ni ó ti ń jọ́sìn, tàbí ìjọ mìíràn ni ó ti ń jọ́sìn. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí wọ́n sì di titun. Ohun tí a ń sọ tí ó yé wa gbangba nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé bí a bá ti wọ inú Kristi, tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ó rí wípé ìgbé ayé ọ̀tun ni a ó máa gbé, a ó máa rìn ní ìrìn ọ̀tun, yóò jẹ́ ìrìn òdodo, a ó jẹ́ ẹ̀dá titun yóò wà nínú wa, ète àti ìlànà ìgbé ayé wa yóò di titun, ọkàn wa yóò di titun, ẹ̀rí ọkàn wa yóò di titun, ìlànà tí a ń tẹ̀lé yóò di titun, agbára ọ̀tun láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ìní titun ni yóò jẹ́ tiwa, òpin àjò wa yóò sì jẹ́ òpin titun. Àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì, ṣùgbọ́n nígbà tí a bá gba Jésù, tí a wá sínú Kristi, ó jẹ́ wípé òpin ọ̀tun ni yóò jẹ́ tiwa. eti aba fi so wa sinu ina tele tele a o lo si orun rere bi aba so wi pe a wa ninu Kristi o ye ki o ye wa wi pe opolopo ni o je wi pe won ko si ninu Kristi awon ti ko si ninu Kristi kini ati mo ti won si kini a le so nipa ti won je ke wo Jobu ori kefa ese ikokanlelogun nje nisisiyi eyin dabi won eyin ti eyin ri iresile mi ayasi foyin o ti an so ni hin ni wo pe awon ti o ba je wo pe won ko mo olorun ti won ko si si ninu Kristi bi won ba ni idamu bi won ba ni ri iresile bi won ba ri ohun kohun ayayo ma po won won ma jaya nitori wepe won je eni ti ko mo olorun ki akunkun so wepe won dabi ohun asan ni waju olowa nitori wepe won ko ni agbara ti o wa ninu olorun ati ti o wa ninu Kristi eje ki a wo Isaiah ori ogoji ese ikokan ese ketadilogun gbogbo orile edi ni o dabi ofo asan ni waju re ase ka won si fun bi ohun ti o reyin ju ofo ati asan lo bi akoba ni Kristi a je bi ofo ati asan awon ohun omule mopo aye la ma sato leyin a ko si ni ni ere kankan nipase won nitori eni ti ko lọlọrun eni ti ko ni Jesu o dabi opo ati asan ninu Johanu orike edogun ese karun oni emi ni ajara eyin ile eka eni ti o ngbe inu mi eni ti o ngbe inu mi ati emi ninu re oni yo so eso opolopo nitori ni yiya ara yin kuro lodo mi e ko le se ohun kan bi aba fe je eni ti o le se ohun kan eni ti o ni lari ni waju olowa eni ti o ni opolopo ore ofe ni waju olowa igbese ti ani lati gbe ni we pe ki a wa sodo olorun nipase Jesu Kristi ki a wo inu Jesu lo ki a gbe igbese ironu pada ati igbagbo ki a ba le je ti olorun o ni bi a ba se be opolopo anfani ni o je ti wa nitori we pe a ni isokan pelu Jesu Kristi ninu Efesu ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pelu re ninu awon orun ninu Kristi Jesu a joko nipa ti emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli buburu ajoko ninu Kristi ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti olorun eyi ni anfani wa bi a ba gba Jesu Kristi gbo eyi ni anfani wa bi a ba ri daju wi pe ati gbe igbese igbagbo a si ti wo inu Kristi lo nitori be bi o ba ti igba olorun gbo bi o ba ti wa ninu Jesu Kristi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu Kristi o je asan o je opo ninu Efesu ori keji ese ikejila pe li akoko na eyin wa lai ni Kristi e je ajeji si anfani awon oloto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni olorun le aye eni ti o ba wa lai ni Kristi o je eni ti ko ni ireti o je eni ti ko lọlọrun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi ṣugbọn bi a ba ti di ti olowa bi a ba ti di Kristi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Kristi olowa gbọ ti a si mo we pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi ati di okan pelu Kristi a si ti fi iye wa pamọ ninu Kristi pelu Kristi ninu Olorun wo Kolose ori keta Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu Kristi ninu Olorun a fi iye wa pamo pelu Kristi ninu Olorun o je wi pe Jesu ni olugbala wa Jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamo pelu Kristi ninu Olorun je ke a wo kikun ti ani ninu Kristi kikun ti ani ninu Kristi mo tun ka Kolose ori keji ese kewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fe ki o wo apejuwe yi bi abari kanga omi ti a si ni koroba ti o je wi pe o sofo bi a ba fe pon omi ti a fe ki omi yi ki o kunu garawa ti a fe bu omi si a o ju koroba tabi garawa yi a o ju sinu kanga o seese ki koroba yi ki o wa lori kanga ni toto o ni idapo pelu kanga yi sugbon ko ni ekunrere omi sugbon nigba ti a ba mi koroba yi ti a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe pa soke a ri wi pe ohun ti a ju sinu kanga o kun fun omi bakan na ni ki a to mo Kristi ki a to wa ninu Kristi Kristi je Kristi dabi kanga omi iye bi o ba ranti ninu Johanu ori kerin Johanu ori kerin nigbati Jesu Kristi ti o ba obirin kan ara Samaria soro won soro nipa kanga omi je ke aka lati ese kepa Johanu ori kerin kanga Jacob si wa nibe nitori na bi o ti re Jesu tan nitori irin re beeli o joko leti kanga o si je iwon wakati kefa ojo obirin kan ara Samaria si wa lati pa omi Jesu si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira onje nigba na li obirin ara Samaria na wi fun pe e ti ri ti iwo fi ti se ju fi n bere ohun mimu lowo mi emi eni ti se obirin ara Samaria nitori ti awon ju ki ba awon ara Samaria lopo Jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun Olorun ati eni ti o wi fun o pe fun mi mu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi iye fun o obirin na wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kanga na jin nibo ni iwo gbe ti ri omi iye na ese ketala Jesu dahun o wi fun pe enikeni ti o ba mu ninu omi yi orun gbe yo si tun gbe sugbon enikeni ti o ba mu ninu omi ti emi o fi fun orun gbe ki yo gbe mo lae sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye aini pekun nihi ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi a dabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sopo a ko ni ebun orun ni igbesi aye wa sugbon bi a ba ti wa sinu Kristi ti a ri wa bo inu kanga omi iye o daju wipe a o kun pelu omi iye lati inu Kristi bi o ba pada si Kolose ori keji ese kewa o ye ki o yi o nisisiyi. a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú Kristi, nígbà tí a ti jẹ pẹ̀lú Kristi, a ti gbàgbọ́ nínú Kristi, a ti ṣe wá lọ́kan pẹ̀lú Kristi. Nígbà tí a ti wọ inú Kristi, a ní kíkún nínú rẹ̀. Ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi, òun ni a fi wé omi tí ó wà nínú ọkàn ga. Bí a bá gbàdúrà, bí a bá gbàgbọ́, bí a bá wà pẹ̀lú Kristi nígbà gbogbo, a ó ní kíkún wa nínú rẹ̀. Jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ Ọlọ́run fọ kí ó lè yí ọ dáradára. Nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta, olùbùkúnlé Ọlọ́run àti Bàbá Jésù Kristi Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristi. Èyí ni a ń pè ní kíkún wa nínú Kristi. Ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí, a kò fi ọ̀kan sílẹ̀. Ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́, ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa, agbára tí túni sílẹ̀, agbára tí dáni ní ìdè, gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú Kristi Jésù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú Kristi ló wà. Àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa, a ó rí wọn gbà nínú Kristi. Kí a wo Pétérù kejì orí kìíní, Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin, kí a rí àpèjúwe kíkún wa nínú Kristi. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nínú ògo àti ọláńlá rẹ̀. Ó ń sọ ní ìwé pé gẹ́gẹ́ bí agbára Ọlọ́run ti rí, ó ti fún wa ní ohun gbogbo. Èyí ni ó jẹ́ kíkún wa nínú Kristi. Bí a bá ń fẹ́ ìwòsàn, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìdí òrìṣà wípé ìwòsàn wà nínú Kristi. Bí a bá ń fẹ́ àlàáfíà, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé. Àlàáfíà wa wà nínú Kristi. Bí a bá ń fẹ́ agbára, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn, nítorí wípé agbára tí a nílò ó wà nínú Kristi. Ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run. Bí a bá ń fẹ́ agbára láti borí ẹ̀ṣẹ̀, agbára láti gbé ìgbésí ayé òdodo, agbára láti ní ìwà mímọ́, ohun gbogbo tí ó yẹ wá, ohun gbogbo tí yóò pèsè wá sílẹ̀, tí ó múra wá sílẹ̀ fún ọ̀run rere, a ti fi wọ́n fún wa nínú Kristi. Tún wò ó lẹ́ẹ̀kan sí, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀. Ẹsẹ̀ ìkẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa. Ó ti fi àwọn ìlérí tí ó tóbi púpọ̀ àti àwọn ìlérí tí ó ṣe iyebíye, ó ti fi wọ́n fún wa. Pé nípa àwọn ìlérí wọ̀nyí, wípé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, wọ́n jẹ́ kí ó yé wa wípé títo wa ó wà nínú Kristi. Wípé ànító àti àníṣẹ́kù nípa ti ẹ̀mí àti nípa ti ara, wípé ó wà nínú Kristi. Kí a kúnkún sọ wípé ohun gbogbo tí a nílò nípa ti ara, nípa ti ẹ̀mí, gbogbo nǹkan wọ̀nyí ni a ti pèsè sílẹ̀ fún wa, nítorí wípé kíkún wa wà nínú Kristi. Kí a mú wọn ní ọ̀kọ̀ọ̀kan. Ìgbàlà wa jẹ́ pípé nínú Kristi. Kò sí ohun mìíràn tí ènìyàn lè ṣe, tàbí tí áńgẹ́lì lè ṣe, tàbí tí Mósè tí ó ti kọjá lọ, tàbí ẹlòmíràn tí ń bọ̀ wá tí ó lè ṣe nípa ìgbàlà wa. Kìkì wípé kí a ronú padà, kí a gba Jésù Kristi ló wa gbọ́, a ó sì gbà wá là. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yé ọ wípé ìgbàlà wà nínú Kristi.
4: bi o ba gbadura bi o ba ko ese sile bi o ba gba Jesu Kristo lo wa gbo a o gba okan re la ke se be ni kan soso ari wo pe leyin igba ti a ba ti ni igbala iwa mimo iso di mimo ni ati pese sile fun wa ninu Kristi Jesu eje re ni ma so ni di mimo eje re ni ma mu ki okan wa ki o funfun lawo lawo ninu Efesu ori karun ese iketa dilogbon ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo li aini abawon tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboku wepe bi e ba fe isodi mimo wepe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wepe ninu Kristi ni awon nkan won yi ni won je ti wa wepe a le so wa di mimo bi abato Olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba nfi agbara agbara ti emi a so fun a wepe eyin o gba agbara nigbati emi mimo ba ba le yin agbara fun ise esin Olorun yo je ti wa bi abato Olorun wa nipase Jesu Kristi bi o ba je pe ani aisan ni ago ara wa o ye ki a mo pe ni final Kristi ni amuwa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a si so fun Olorun wi pe a nfe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba Olorun gbo o daju pe a o mu wa larada bi o si je we pe a nfe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamọ ninu Kristi fun olukuluko wa ninu Filipi ori kẹrin ese ikọkandinlogun ṣugbọn Olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gẹgẹ bi ọrọ rẹ ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mọ ni wo pe iba ṣe igbala ni ninu Kristi nikan le a ti le ri tabi isodi mimo nipasẹ Kristi nikan soso lati le ri tabi agbara emi mimo nipasẹ Kristi nikan soso lati le ri tabi a nfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a o ri tabi a nfe ipese ni igbesi aye wa wepe Olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipasẹ Kristi tabi ninu Kristi o ye ki o ye wa wepe ohun gbogbo ti Olorun ri wepe a nilo ninu aye ati ni aye raye ni a ti fi pamọ fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyi ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re a si ti se yin ni kikun ninu re ki o ye wa we pe opolopo ni o ma lo si ilesi ti won si ti n lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wipe igbala Kristi ko je ti won sibe sibe a n fi ye wa wipe a ti se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa nihin sugbon kikun ninu Kristi gbogbo ibokun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni wipe won ko ni imo àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa wọn kò sì lè gbàdúrà àgbáyọrí kí wọn kí ó ní sùúrù títí a ó fi bùkún wọn láti òkè wá tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn ṣùgbọ́n bí a bá lè mú àìgbọ́ràn kúrò kí a mú ẹ̀ṣẹ̀ kúrò kí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà kí a mú kúrò ti a si ni imo ti o peye ninu oro Olorun o daju pe awon ohun ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigba ti a ti se wa ni kikun ninu re ti o je wipe ohun gbogbo ibukun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo Johanu orí kẹrìnlá láti ẹsẹ ìkẹtàlá ohunkóhun tí ẹyin bá sì béèrè lé orúkọ mi ìbáṣe ìgbàlà ohunkóhun tí ẹyin bá sì béèrè lé orúkọ mi ìdáríjì ẹ̀ṣẹ̀ ni, ìrètí ọ̀run ni, ìyẹ̀ ní ìpẹ̀kun ni, ohunkóhun tí ẹ̀yìn bá sì béèrè lórúkọ mi, òun náà lèmi ó ṣe.

bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀rí mímọ́, ẹni tí ó ní ìwà mímọ́, ẹni tí ó ní òdodo, ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde, ó lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi, òun náà ni èmi ó ṣe. Bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi, àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè, àwọn mìíràn ìdáǹdè nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wípé kí á fún ọ ní ìgbàlà, kí á lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run, kí á lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí á mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ, ó yẹ kí á mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ, ó yẹ kí á mọ̀ wípé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí á mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ. Ohunkóhun tẹ́yìn bá béèrè bí orúkọ mi, ìbá ṣe ìgbàlà, ìbá ṣe ìsọ̀rí mímọ́, ìbá ṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ ìdáǹdè, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ pé kí á pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe é, òun náà lèmi ó ṣe. Kí á lè yin bàbá lógo nínú ọmọ, nínú ẹsẹ̀ ìkẹrìnlá, bí ẹ̀yin bá béèrè ohunkóhun, ìgbàlà ni ohunkóhun, ìsọ̀rí mímọ́ ni ohunkóhun, agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun. Oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun ní orúkọ mi, èmi ó ṣe é. Ní Jòhánù orí 15 ẹsẹ̀ 7, Jòhánù orí 15 ẹsẹ̀ 7, bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Bí Ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí, wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́, tí a sì rí wípé ìní lọ́run, ààyè lọ́run, ilé ògo lókè, wípé ojú tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run, wípé nígbà tí a bá pa ojú dé ni ikú, wípé a fẹ́ rí Ọlọ́run, a fẹ́ rí Jésù Kristì lójúkojú. Èé ṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run, láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú Jésù Kristì, láti ní àlàáfíà nínú ọkàn wa, kí a sì rí wípé a ti mú gbogbo ìdálẹ́bi àti mú kúrò. Bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa, wípé òun ni ọ̀rọ̀ tí ó tóbi jù, tí ó pọ̀ jù, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ bí ohun tó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú Ọlọ́run, nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa, wípé àǹfààní wa ni, ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára, wípé àfi bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa, tí ó sọ wájú, tí ó fi iná mí, tí ó fi jó gbogbo ohun tí kò ní láárí ní ìgbésí ayé wa, tí ó fún wa ní agbára àti gbàdúrà, agbára láti di ìlérí Ọlọ́run mú, agbára láti dúró tiri nínú inú níbí ni, agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́. Bí a bá rí wípé a jẹ́ aláìlágbára, a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì, pé a kò ní ìtara tí ó yẹ kí a ní, tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá, gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ, gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ, àti wípé gbogbo àìlè dúró ti Ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa, èé ṣe tí a kò fi béèrè wípé à ń fi agbára Ọlọ́run, à ń fi agbára Ọlọ́run. Bí a bá ti gba ọkàn wa là, bí a bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára, ìfikún ni agbára Ọlọ́run, èé ṣe tí a kò fi béèrè. Ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣe tán, ohun gbogbo ni Jésù Kristì ni ó ti rà fún wa, ni ó ti pèsè fún wa. Nínú Rómù orí kẹjọ ẹsẹ 22, ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe, tí kì yóò

gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ nìgbàlà kìí ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà Ọlọ́run. Yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́. Òun fẹ́ ìsọdi mímọ́ ni, ọ̀fẹ́ ni. Òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ, ọ̀fẹ́ ni. Òun fẹ́ kí agbára ẹ̀mí Ọlọ́run kí ó wá ta ọjí, kí ó wá sọ ọjí, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Òun fẹ́ ìwòsàn ni, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Tàbí òun fẹ́ ìdáǹdè, ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olóró. Ọ̀fẹ́ là ń gbà á ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni. Ó ní Ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú Kristi lọ́fẹ̀ẹ́. Ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí Ọlọ́run fẹ́ láti ṣe fún wa. Kí a tó gbàdúrà, ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún, ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà. Ó sì wé fún mi pé ó parí. Ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébó? Òun la tún sọ níhìn-ín: èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Èmi ó sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́, rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà, ọ̀fẹ́ ni ìsọdi mímọ́, ọ̀fẹ́ ni agbára ẹ̀mí Ọlọ́run àtòkè wá, ọ̀fẹ́ ni ìsọjí, ọ̀fẹ́ ni ìwòsàn, rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè, rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni. Ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí. À ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a wà nínú Kristi. Ìgbà yìí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá, wípé àti ṣe yín ní kíkún nínú rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá Jésù pàdé ni a bẹ̀rẹ̀ sí ní tọ́ kíkún inú Kristi wò. Bí a bá ti jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, tí a ní ìsọ̀rí mọ́, a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. A ó tún máa tọ́ kíkún nínú Kristi, a máa tọ òjú bẹ́ẹ̀ lọ. Bí a bá ti ń fún wa ní agbára ẹ̀mí Ọlọ́run, a ó tún máa tọ òjú bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó bá yá, tí a bá gbà wá sókè, tí a bá pa aláàdà, tí a bá rí Jésù Kristi lójúkojú, tí a bá mú wa lọ sí ọ̀run, tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láé pẹ̀lú Ọlọ́run, nígbà yìí gan ni a ó rí ìjìnlẹ̀, gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀. Nísinsìnyí, a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò. A lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà, láti sọ fún Ọlọ́run wípé gbà tí a ti ṣe wá ní kíkún nínú Kristi. Èéṣe tí a fi ń ṣe bí tálákà? Èéṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run? Èéṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún láti òkè wá? Èéṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́, tàbí ìsọdí mọ́ kò sí mọ́, tàbí agbára Ọlọ́run kò sí mọ́? Ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristi lórí igi àgbélébó wípé yóò jẹ́ tiwa. Òun fẹ́ ìgbàlà ni, tirẹ́ ni. Bí o bá lè béèrè, òun fẹ́ ìsọdí mọ́ ni, tirẹ́ ni. Bí o bá lè gbàdúrà, òun fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run láti òkè wá kí ó sọ kalẹ̀ lé ọ lórí ni, tirẹ́ ni. Bí o bá lè dúró ti Ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yóò fi sọ kalẹ̀, òun fẹ́ ìbùkún àtọ̀run wá, òun fẹ́ ìwòsàn ni. Ohunkóhun tí ì bá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní wípé kí a gbàgbọ́, kí a di ìlérí Ọlọ́run mú, kí a gbàdúrà, ó dájú wípé yóò gbọ́ ti wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Epistle Paul Apostle si awon Eberu ori ikejila nitori na bi ati fi awo somo ti o kun to bayi fun awon eleri yi waka e je ki a pa awon idiwo gbogbo ti si apa kan ati ese ti o rorun lati dimo wa ki a si ma fi suru sure ije ti agbe kan iwaju wa ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa eni nitori ayo ti agbe kan iwaju re ti o farada agbelebu laika itiju si ti o si joko ni owo otun ti Olorun saro ti eni ti o farada iru isorodi yi lati odo awon elese si ara re ki e ma ba re wesi ni okan yin ki are si mu yin eyin ko ti koju ija si ese titi de eje ni ijakadi yin eyin si ti gbagbe oro iyanju tin ba yin so bi omo pe omo mi ma se alaini ibawe oluwa ti o ma si se re wesi nigbati a ba nti owo re ba owi nitori pe eni ti oluwa fe oni bawe a si ma na olukuluku omo ti o gba e ma mu suru labe ibawe olorun ba yin lo bi omo ni nitori pe omo wo ni nbe ti baba ki bawe sugbon bi eyin ba wa ni aisi ibawe ninu eyi ti gbogbo eniyan ti je alabapin nje omo ale ni yin e ki si se omo awa ni baba wa nipa ti ara ti o nto wa awa si nbu ola fun won awa ki yo kuku teriba fun baba awon emi ki a si ye nitori won to wa fun ojo die bi o ba ti dara loju won sugbon ohun fun ere wa ki awa ki o le se alabapin iwa mimo re gbogbo ibawe ko dabi ohun ayo ni isisin yi bi ko se ibanuje sugbon nikeyin asu eso alaafia fun awon ti a ti to nipa re ani eso ododo nitori na enu owo ti o ro ati ekun ailera ki e si se pa ona ti o to fun ese yin ki eyi ti o ro ma ba kuro lori ike sugbon ki akuku wo san e ma lepa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo ni aisi eyi ni ko si eni ti yo ri oluwa e ma kiyesara ki enikeni ki o ma se kuna ori ofe olorun ki gbongbo ikoro kan ki o ma ba ku soke ki o si yo yin lenu opolopo a si ti ipa re di aimo ki o ma ba si agbere kan tabi alaiwa bi olorun bi esau eni ti o ti itori okele ounje kan ta ogun ibi re nitori eyin mo pe leyin na ni ani nigba ti o fe lati jogun ibukun na ako nitori ko ri aye ironu piwada bi o tile ti fi omije wa gidigidi nitori eyin ko wa si oke ti a le fi owo kan ati si ina ti n jo ati si isu dudu ati okunkun ati iji ati iro ipe ati ohun oro eyi ti awon ti o gbo bebe pe ki a ma se so oro si fun won mo nitori pe ara won ko le gba ohun ti o pa lase bi o tile je eranko ni o farakan oke naa a o so ni okuta tabi a o gun ni okopa iran naa si leru to bee ti mo se wi pe eru ba mi gidigidi mo si warire sugbon eyin wa si oke sioni ati si ilu olorun alaye si jerusalemu ti orun ati si egbe awon angeli ainiye si ajo nla ati ijo akobi ti a ti koruko won ni orun ati sodo olorun onidajo gbogbo eniyan ati sodo awon emi olooto eniyan ti a se ni ase pe ati sodo jesu alarina majemu titun ati si ibi eje ibu won ni ti n soro ohun ti o dara ju ti abeli lo kiyesi ki e ma se ko eni ti n kilo nitori bi awon won ni ko ba bo nigba ti won ko eni ti n kilo ni aye melomelo ni awa ki yo bo awa ti o peyinda si eni ti n kilo lati orun wa ohun eni ti o mi aye nigba naa sugbon ni isisiyi o ti se ileri wipe leekan si emi ki yo mi kiki aye nikan sugbon orun pelu ati oro yi leekan si itumo re ni mimo awon ohun won ni ti a mi kuro bi ohun ti a ti da ki awon ohun won ni ti a ko le mi le wa sibe nitori naa bi awa ti n gba ile oba ti a ko le mi e je ki a ni ore ofe nipa eyi ti awo le ma sin olorun ni itewogba pelu owo ati iberu re nitori pe olorun wa ina ti n jo nirun ni. Epistle Paul Apostle si awon Eberu ori iketala ki ife ara ki o wa titi e ma se gbagbe lati ma se alejo nitori pe nipa bee ni awon elomiran se awon angeli ni alejo laimo e ma ranti awon ode bi eni ti a de pelu won ati awon ti a n pon loju bi eyin ti kara yin pelu ti n be ninu ara ki igbeyawo ki o ni ola laarin gbogbo eniyan ki akete si je alaileeri nitori awon agbere ati awon panṣaga ni olorun yoo dalejo ki okan yin ki o ma se fa si ife owo ki ohun ti ẹni ki o to yin nitori ohun ti kala rẹ ti wipe emi ko je fi ọ silẹ bẹẹ ni emi ko je kọ ọ silẹ nitori naa ni awa se n fi igboya wipe oluwa ni oluranlọwọ mi emi ki yoo bẹru ki ni eniyan le se si mi e ma ranti awon ti won je olori yin ti won ti so oro ọlọrun fun yin ki e ma ro opin iwa aye won ki e si ma se afarawe igbagbo won yesu kristi ọkan naa ni ile ana ati ile oni ati titilai e ma se je ki a fi oniruuru ati ẹkọ ajeji gba yin kiri nitori o dara ki a mu yin ni okan le nipa ore ofe ki se nipa ounje ninu eyi ti awon ti o ti rin ninu won ko ni ere àwa ní pẹpẹ kan nínú èyí tí àwọn tí ń sin àgọ́ kò ní agbára láti máa jẹ nítorí pé ara àwọn ẹran wọn ni ẹ̀jẹ̀ èyí tí olórí àlùfáà mú wá sí ibi mímọ́ nítorí ẹ̀ṣẹ̀ àsun wọn lẹ́yìn ibùdó. Nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́ ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà ẹ jẹ́ kí a jáde tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó kí a máa ru ẹ̀kan rẹ̀. Nítorí pé àwa kò ní ìlú tí ó wà títí nìyí ṣùgbọ́n àwa ń wá èyí tí ń bọ̀. Ǹjẹ́ nípasẹ̀ rẹ̀ ẹ jẹ́ kí a máa rú ẹbọ ẹ̀yìn sí Ọlọ́run nígbà gbogbo. Èyí ni ní èso ète wa tí ń jẹ́wọ́ orúkọ rẹ̀. Ṣùgbọ́n àti máa ṣore òun àti máa pín fún ni ẹ má ṣe gbàgbé nítorí irú ẹbọ wọn ni nínú Ọlọ́run dùn sí jọjọ. Ẹ máa gbọ́ ti àwọn tí ń ṣe olórí yín kí ẹ sì máa tẹríba fún wọn nítorí wọ́n ń ṣọ ẹ̀ṣọ́ nítorí ọkàn yín bí àwọn tí yóò ṣe ìṣirò kí wọn kí ó lè fi ayọ̀ ṣe èyí ní àìsí ìbìnújẹ́ nítorí èyí yìí yóò jẹ́ àìlérè fún yín. Ẹ máa gbàdúrà fún wa nítorí àwa gbàgbọ́ pé àwa ní ẹ̀rí ọkàn rere a sì ń fẹ́ láti máa wà lódodo nínú ohun gbogbo ṣùgbọ́n èmi ń bẹ̀ yín gidigidi sí i láti máa ṣe èyí kí a bá lè tètè fi mí fún yín padà. Ǹjẹ́ Ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá àti àwọn àgùntàn tí inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé àní Olúwa wa Jésù tí ó mú yín pé nínú iṣẹ́ rere gbogbo láti ṣe ìfẹ́ rẹ̀ kí ó máa ṣiṣẹ́ ohun tí ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ nínú wa nípasẹ̀ Jésù Kristì ẹni tí ògo wà fún láé àti láéláé. Àmì èmi sì ń bẹ̀ yín ará ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín. Ẹ mọ̀ pé a dá Tímótì arákùnrin wa sílẹ̀ bí ó bá tètè dé èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín. Ẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín àti gbogbo àwọn ènìyàn mímọ́ àwọn tí ó ti Ítálì wá kí yín kí orí ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmì èyí ni òpin Epístẹ́lì Pọ́ọ̀lù Àpọ́sẹ́lì sí àwọn Ébẹ́rù.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Epístẹ́lì ti Jákọ́bù sí ènìyàn gbogbo, orí ìkíní. Jákọ́bù, ìránṣẹ́ Ọlọ́run àti ti Jésù Kristì Olúwa sí àwọn ẹ̀yà méjìlá tí ó tú káàkiri, àlàáfíà. Ẹ̀yin ará mi, nígbà tí ẹ̀yin bá bọ́ sí ní onírúurú ìdánwò, ẹ ka gbogbo rẹ̀ sí ayọ̀ kí ẹ sì mọ̀ pé ìdánwò ìgbàgbọ́ yín ń ṣiṣẹ́ sùúrù. Ṣùgbọ́n ẹ jẹ́ kí sùúrù kí ó ṣe iṣẹ́ àṣepé kí ẹ̀yin kí ó lè jẹ́ pípé àti aláìlábùkù. Kí ó má bàa kó nǹkan fún ẹnikẹ́ni. Bí ó bá kó ọgbọ́n fún ẹnikẹ́ni kí ó béèrè lọ́wọ́ Ọlọ́run ẹni tí fi fún gbogbo ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ tí kìí sì báni wí a ó sì fi fún un. Ṣùgbọ́n kí ó béèrè ní ìgbàgbọ́ ní àìṣiyèméjì rárá nítorí ẹni tí ó ń ṣiyèméjì dàbí ìgbé omi òkun tí ń ti ọwọ́ afẹ́fẹ́ bì sí wá bì sẹ́yìn tí a sì ń rú sókè. Nítorí kí irú ènìyàn bẹ́ẹ̀ má ṣe rò pé òun yóò rí ohunkóhun gbà lọ́wọ́ Olúwa. Ènìyàn oníyèméjì jẹ́ aláìdúró ní ọ̀nà rẹ̀ gbogbo. Ṣùgbọ́n jẹ́ kí arákùnrin tí ṣe tálákà máa ṣògo ní ipò gíga rẹ̀ àti ọlọ́rọ̀ ní ìrẹ̀sílẹ̀ rẹ̀ nítorí bí ìtàn náà koríko ni yóò kọjá lọ. Nítorí oòrùn là àti ohun ti ooru mímú ó sì gbẹ koríko ìtàn náà rẹ̀ sì rẹ̀ dànù ẹwà ojú rẹ̀ sì parun. Bẹ́ẹ̀ pẹ̀lú ni ọlọ́rọ̀ yóò ṣègbé ní ọ̀nà rẹ̀. Ìbùkún ni fún ọkùnrin tí ó fi ọkàn rán ìdánwò nítorí nígbà tí ó bá yege yóò gba dé ìyẹ̀ tí Olúwa ti ṣe ìlérí fún àwọn tí ó fẹ́. Kí ẹnikẹ́ni tí à ń dánwò má ṣe wípé láti ọwọ́ Ọlọ́run ni a ti dán mi wò nítorí a kò lè fi búburú dán Ọlọ́run wò òun náà kìí sì dán ẹnikẹ́ni wò. Ṣùgbọ́n olúkúlùkù ni à ń dánwò nígbà tí a bá ti ọwọ́ ìfẹ́kúfẹ́ ara rẹ̀ fà á lọ tí a sì tàn án jẹ. Ǹjẹ́ ìfẹ́kúfẹ́ náà nígbà tí ó bá lóyún àbí ẹ̀ṣẹ̀ àti ẹ̀ṣẹ̀ náà nígbà tí ó bá sì dàgbà tán àbí ikú kí a má ṣe tàn yín jẹ ẹ̀yin ará mi olùfẹ́. Gbogbo ẹ̀bùn rere àti gbogbo ẹ̀bùn pípé láti òkè ni ó ti wá ó sì ń sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ baba ìmọ́lẹ̀ wá lọ́dọ̀ ẹni tí kò lè sí ìyípadà tàbí òjìjí àyídà. Nípa ìfẹ́ rẹ̀ ni ó fi ọ̀rọ̀ òtítọ́ bí wa kí àwa kí ó lè jẹ́ àkọ́so àwọn ẹ̀dá rẹ̀. Ẹ̀yin mọ èyí ẹ̀yin ará mi olùfẹ́ ṣùgbọ́n jẹ́ kí olúkúlùkù ènìyàn kí ó máa yára láti gbọ́ kí ó lọ́ra láti fọhùn kí ó lọ́ra láti bínú nítorí ìbínú ènìyàn kì í ṣiṣẹ́ òdodo Ọlọ́run. Nítorí náà ẹ fi gbogbo èérí àti búburú àìṣelékelélẹ̀ ní apá kan kí ẹ sì fi ọkàn tútù gba ọ̀rọ̀ náà tí a gbìn kí ó lè gba ọkàn yín là. Ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà kí ó má sì ṣe olùgbọ́ nìkan kí ẹ máa tan ara yín jẹ nítorí bí ẹnìkan bá jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ náà tí kò sì jẹ́ olùṣe òun dàbí ọkùnrin tí ó ń ṣàkíyèsí ojú ara rẹ̀ nínú àwòjìjì nítorí ó ṣàkíyèsí ara rẹ̀ ó sì bá tirẹ̀ lọ lójú kan náà ó sì gbàgbé bí òun ti rí. Ṣùgbọ́n ẹni tí ó bá ń wo inú òfin pípé òfin òmìnira nì tí ó sì dúró nínú rẹ̀ tí òun kò jẹ́ olùgbọ́ tí ń gbàgbé bí kò ṣe olùṣe iṣẹ́ Olúwa rẹ̀ yóò jẹ́ alábùkún nínú iṣẹ́ rẹ̀. Bí ẹnikẹ́ni bá rò pé òun ń sin Ọlọ́run nígbà tí kò kó ahọ́n rẹ̀ ní ìjánu ṣùgbọ́n tí ó ń tan ọkàn ara rẹ̀ jẹ ìsìn Olúwa rẹ̀ asán ni. Ìsìn mímọ́ àti àìlérí níwájú Ọlọ́run àti Baba ni èyí lati ma boju to awon alaini baba ati awon opo ninu ipanju won ati lati pa ara re mo lai laba won kuro ni aye

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lónìí wípé ó tún wù yín nínú àánú yín láti mú wa wá síhìn-ín, láti gbọ́ ọ̀rọ̀ yín, láti di alágbára tàbí akọni nínú ìgbàgbọ́, kí a bá lè mọ bí a ti gbàdúrà, kí a bá lè mọ iṣẹ́ tí ìgbàgbọ́ ń ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́, bẹ́ẹ̀ ni ẹ ń fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín sí, kí ìgbàgbọ́ wa kí ó ba lè le, kí ó lágbára, kí ó sì gbóná nínú Ọlọ́run. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí, ohun tí ẹ ń fẹ́ bá wa sọ, ohun tí ẹ ń fẹ́ kí ó yé wa, ohun tí ẹ ń fẹ́ kí a ṣe àṣàrò lé lórí, ẹ jẹ́ kí ó yé wa lórúkọ Jésù. Bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, a ń bẹ̀bẹ̀ wípé kí ẹ̀yin fúnra ara yín Ọlọ́run ẹ̀mí, kí ó kọ nǹkan wọ̀nyí sí wa lé ókan àyà, tí ó fi jẹ́ wípé a ó lè ṣe àṣeyọrí ní ìgbésí ayé ìgbàgbọ́ wa, àti wípé àdúrà wa yóò jẹ́ ìtẹ́wọ́gbà. Ohun tí a sì ń béèrè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín, ẹ ó ṣe wọ́n fún wa. Ẹ là wá lóye, ẹ ṣe wa lójú, ẹ jẹ́ kí a lè di akọni nínú ìgbàgbọ́ alágbára nínú Ọlọ́run. A dúpẹ́ pé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó tún fún wa ní àǹfààní mìíràn láti wá síwájú rẹ̀, láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀, kí a ba lè ṣe ìfẹ́ Ọlọ́run, kí a ba lè wà ní ibi tí òun fẹ́ kí a wà ní ti ìgbàgbọ́ àti ní ìrìn àjò wa láti ìhín yìí lọ sí ìlú ọ̀run rere. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ohun kan tí ó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo ń sọ̀rọ̀ lórí ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Bí o bá wo àkòrí ọ̀rọ̀ yìí fínífíní, ó rí wípé a ń sọ̀rọ̀ nípa ìṣẹ́gun ní ipele ipele. Èyí jẹ́ wípé a lè ní ìṣẹ́gun lọ́nà kan tàbí lọ́nà mìíràn, ṣùgbọ́n lónìí a fẹ́ wo ìṣẹ́gun nípa ìgbàgbọ́, èyí tí ó ga jùlọ nípa gbogbo ìṣẹ́gun tí a lè ní. Nínú Hebrew 11 ni a ti sọ fún wa púpọ̀ nípa ìgbàgbọ́. Hebrew 11, a ń sọ nípa ìgbàgbọ́. Kí a tó bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé ní kíkún, n ó ka àwọn ẹsẹ kan fún wa kí ó ba lè yé wa ohun tí à ń sọ. Láti ẹsẹ ìkíní, ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí? Ìjẹ́rìí ohun tí a kò rí? Nítorí nínú rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere nípa ìgbàgbọ́. Lé a mọ̀ pé a ti dá ayé nípa ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí kìí ṣe ohun tí ó hàn lè a fi dá ohun tí à ń rí. Ẹsẹ̀ ìkeje nípa ìgbàgbọ́ ni Noah, nígbà tí Ọlọ́run kìlọ̀ ohun tí kò tíì rí fún un, ó bẹ̀rù Ọlọ́run, ó sì kan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀. Nípa èyí tí ó dá ayé lẹ́bi, ó sì di àjògùn òdodo nípa ìṣe tí í ṣe nípa ìgbàgbọ́. Ẹsẹ̀ ìkẹjọ nípa ìgbàgbọ́ ni Abrahamu, nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní, ó gbọ́, ó sì jáde lọ láì mọ ibi tí òun ń rè. Ẹsẹ̀ ìkọkànlá nípa ìgbàgbọ́ ni Sarah ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún, nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Ẹsẹ̀ 17 nípa ìgbàgbọ́ ni Abrahamu, nígbà tí a dán an wò fi Isaac róbọ, ẹni tí ó sì ti fi ayọ̀ gba ìlérí wọn ni fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo róbọ. Ẹsẹ̀ 20 nípa ìgbàgbọ́ ni Isaac súre fún Jacob.

àti Ísáù ní ti ohun tí ń bọ̀. Bí o bá kà á lọ síwájú, ó rí wípé títí di òpin ìwé yìí tàbí títí di òpin orí tí a ń kà yìí ni ó ti ń sọ fún wa nípa ìgbàgbọ́. Kí a wo orí tí ó tẹ̀lé orí kejìlá ẹsẹ̀ ìkíní. Nítorí náà, bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa, kí a sì máa súré, kí a sì máa fi sùúrù súré èje tí a gbé ka iwájú wa. Kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Yẹ kí a dúró níbẹ̀. Bí a bá ti ń bá ẹ̀kọ́ yìí lọ, ó mọ ìdí tí mo fi ka àwọn ẹsẹ̀ tí mo kà, tí mo sì kọjá sí orí kejìlá láti ka ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì fún ọ. Yẹ kí a kọ́kọ́ wo èyí wípé láìsí ìgbàgbọ́ kò sí ẹni tí ó lè wu Ọlọ́run. Èyí jẹ́ wípé ìgbàgbọ́ ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Wo ẹsẹ̀ ìkẹfà orí kọkànlá, kí a wo bí ìgbàgbọ́ ṣe pàtàkì tó. Ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Níhìn-ín ni a jẹ́ kí ó dá wa lójú bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́. Ó ní láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Bí o bá ronú dáradára sí àwa tí a wá sínú ìjọ, ìbá ṣe ìjọ níhìn-ín tàbí ìjọ Ọlọ́run níbòmíràn, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ, wọ́n máa wá sí inú ìjọ pẹ̀lú èrò púpọ̀ nínú ọkàn wọn. Ẹlòmíràn, nígbà tí wọ́n bá dé inú ìjọ, wọ́n á sọ fún wa wípé níbi tí àwọn ti ń bọ̀, àwọn ni ìyá ẹgbẹ́, tàbí àwọn ni balógun, tàbí àwọn ni bàbá ìsàlẹ̀, tàbí àwọn ni agbọ́pàá àlùfáà, tàbí àwọn ni wọ́n máa ń laago nínú ilé ìsìn, tàbí àwọn ni atẹ́dùrò, tàbí ó ṣeéṣe kí wọn kí ó sọ wípé àwọn ni bàbá àsàlẹ̀, tí ó jẹ́ wípé bí ìjọba fẹ́ ṣe ìpinnu láì rí àwọn kò lè ṣe ìpinnu. Nítorí bẹ́ẹ̀, àwọn ń fẹ́ láti kọjá sí dípà. Bí àwọn sì ti ń fẹ́ láti kọjá sí dípà níhìn-ín, kí ni ààyè tàbí ipò tí àwọn yóò wà bí àwọn bá kọjá wá sí ìhín? Ohun tí wọ́n ń rò ni wípé ipò tí a ní nínú ìjọ, òun ni ó ṣe pàtàkì. Òun ni kò ṣeé má ní tí ẹnì kọ̀ọ̀kan wa tí a ní láti máa dù. Ṣùgbọ́n níhìn ni a ń sọ fún wa wípé ipòkípò tí a bá ní, bí a kò bá ní ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Wípé bí a tilẹ̀ jẹ́ olórí ẹgbẹ́ nínú ìjọ, bí a tilẹ̀ jẹ́ akíkanjú nínú ìjọ, bí a tilẹ̀ jẹ́ òpóǹtagí, tàbí a jẹ́ ẹnìkan tí wọ́n máa ń dúró dè bí wọ́n bá fẹ́ mú ìpinnu nínú ìjọ, bí a kò bá ní ìgbàgbọ́, a kò lè wo Ọlọ́run. Wò lẹ́ẹ̀kan sí i. Ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Àwọn ẹlòmíràn, bí wọ́n bá wá sínú ìjọ, ó ní ohun tí wọ́n fi máa ń ṣògo wípé ìgbàgbọ́ yẹ mí, nítorí láti ìgbà tí mo ti dé inú ìjọ, iṣẹ́ ó ń gbèrú lọ́wọ́ mi, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, owó ó ń kún owó lọ́wọ́ mi, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà tí mo ti dé inú ìjọ, ilé kejì ni mo ń kọ́ nísinsìnyí. Ẹlòmíràn á sọ fún wa wípé nígbà tí òun ti dé inú ìjọ ni òun ti rí wípé àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ wọ́n pọ̀ sí, òun ní àwọn oníbàárà tí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Èyí jẹ́ ohun tí wọ́n máa ń ṣògo, tí wọ́n máa ń yọ̀ nínú rẹ̀. Ṣùgbọ́n a ń sọ fún wa wípé láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa, bí a ti wá sí inú ìjọ, ohun tí ó ṣe pàtàkì níwájú Ọlọ́run, ohun tí Ọlọ́run ń wò ní ìgbésí ayé wa ni wípé kí a ní ìgbàgbọ́. Bí a bá ń sọ nípa ìgbàgbọ́, àwọn ẹlòmíràn wọ́n máa ní ohun tí wọ́n ń pè ní ìgbàgbọ́, ṣùgbọ́n kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Wọ́n máa ń sọ wípé àwọn gba ara wọn gbọ́,
wípé bí àwọn bá dáwọ́lé nǹkan bí àwọn ò bá rí ìyọrísí nǹkan náà àwọn ò jẹ́ padà àwọn ní ìpinnu àwọn ní ìgbàgbọ́ nínú agbára tiwọn nínú ohun tí wọ́n lè ṣe wọ́n máa ń ṣògo wípé àwọn ní ìgbàgbọ́ nínú ara wọn ìfọkàntán nínú ara wọn wọ́n gbẹ́kẹ̀lé ara wọn èyí kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀ bí o bá wo ìhín ó ń sọ ó ní nítorí ẹni tí ó bá tọ ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ ó ń sọ nípa ìgbàgbọ́ nínú ọlọ́run àwọn ẹlòmíràn ìgbàgbọ́ tí wọ́n ní ni wípé àwọn ní ìgbàgbọ́ nínú àlùfáà wípé àwọn mọ̀ wípé àlùfáà wa pé kò ṣeé ṣe ò sí níwájú ẹ̀ àlùfáà wa ó jẹ́ ẹni tó lè gbàdúrà wọ́n lè bọ́ṣọ lẹ́ẹ̀kan bẹ̀rẹ̀ sí ní jà torí bẹ́ẹ̀ bí ẹnikẹ́ni bá sọ̀rọ̀ tí kò dára nípa àlùfáà wọ́n lè tú gèlè wọ́n lè tú ọ̀já wọ́n lè ṣí fìlà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jà kí wọ́n sọ pé ìgbàgbọ́ tí mo ní nínú àlùfáà mi ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó fọwọ́ kàn èyí kì í ṣe ìgbàgbọ́ tí ń jà ìgbàgbọ́ tí ń nodì ìgbàgbọ́ tí ń da nǹkan rú kì í ṣe ìgbàgbọ́ irú bẹ́ẹ̀ là ń sọ à ń sọ ìgbàgbọ́ nípa nínú ọlọ́run ó sọ wípé ní ẹsẹ̀ kẹfà ṣùgbọ́n láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wò ó nítorí ẹnikẹ́ni tí ó bá tọ ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó bá farabalẹ̀ wá àwọn ẹlòmíràn wọ́n máa ní ìgbàgbọ́ nínú ọkàn ara wọn bí wọ́n bá fẹ́ lọ sí ìrìn àjò ó ṣeéṣe kí wọ́n ti ní ìpinnu pẹ̀lú ẹnìkan pé ní ọ̀la ní agogo mẹ́sàn-án a ó lọ sí ìrìn àjò ṣùgbọ́n bí ẹni ti ń wọlé bóyá ó ṣeéṣe ìgbà tí wọ́n fẹ́ jáde wọ́n fẹsẹ̀ òsì kọ wọ́n ní àmì nìyẹn mo sì gbàgbọ́ pé tí n bá ti fẹsẹ̀ òsì kọ bẹ́ẹ̀ yẹn ó parí nìyẹn nǹkan tí máa bá pàdé lójú ọ̀nà kì í ṣe nǹkan tí ó dára a sì sọ fún ẹnì kejì wípé mo gba ara mi gbọ́ mo mọ̀ pé bójá la ni mo lá ni bójá ẹsẹ̀ ni mo fi kan ni bójá nǹkan kan ni mo ń gbòrò nínú ara mi ni mo mọ̀ wípé mo mọ bí nǹkan ṣe máa ń rí kì í ṣe irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni a ń sọ nípa rẹ̀ a ń sọ nípa ìgbàgbọ́ nínú ọlọ́run wípé láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo ọlọ́run nítorí ẹni tí ó bá ń tọ ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ láàyè wípé ó jẹ́ alágbára wípé ó jẹ́ ọlọ́run tí kì í ṣèké ó jẹ́ ọlọ́run tí wí bẹ́ẹ̀ tí í ṣe bẹ́ẹ̀ èyí ni ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀ àti wípé òun ní olùṣẹ̀san fún àwọn tí ó bá fara balẹ̀ wá ṣé o kíyèsí níhìn-ín ó ń sọ nípa wípé kí a fara balẹ̀ láti wá ọlọ́run wípé kí a má ṣe jẹ́ ẹni tí ń kánjú àwọn ẹlòmíràn wọn kì í mú sùúrù wọn kì í lè fara balẹ̀ wá ọlọ́run wọn á pẹ́ kí wọn kí ó tó dé ilé ìsìn bí a bá sì ti ń parí ìsìn àwọn ni ẹni tí ó kọ́kọ́ jáde wọn kì í farabalẹ̀ láti gbàdúrà wọn kì í farabalẹ̀ láti gbọ́ ẹ̀kọ́ wọn kì í farabalẹ̀ láti ní ìgbàgbọ́ nínú ọlọ́run wọn kì í farabalẹ̀ láti dúró de ìmúṣẹ ìlérí ọlọ́run ó ní òun jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó farabalẹ̀ wá nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a lè ní sùúrù níwájú ọlọ́run ó yẹ kí a lè fi àkókò sílẹ̀ láti sin ọlọ́run kí a dé sí ilé ìsìn ní àkókò tí ó yẹ kí a sì rí wípé a gbàdúrà a farabalẹ̀ ẹlòmíràn nínú ilé kì í farabalẹ̀ ó ṣeé ṣe kí ó máa ka bíbélì bí ó ti ń gbọ́ tí ẹnìkan kanlẹ̀kùn kò mọ̀ bóyá òní wọ́n ń bèrè tàbí ẹlòmíràn ni wọ́n ń bèrè ó ti dìde kì í farabalẹ̀ lórí àdúrà ẹlòmíràn àdúrà tirẹ̀ ni wípé ó gbómi léná ó fẹ́ tẹ̀bà tàbí ó gbọ́bẹ̀ léná ó fẹ́ jẹun ó ní kò ń sáré gbàdúrà ibi tó ti ń gbàdúrà ó ń ronú bóyá ọbẹ̀ ń jó bóyá omi ti hó ó dìde irú ẹni bẹ́ẹ̀ kò fara balẹ̀ wá ọlọ́run ṣùgbọ́n àwọn tí ó ní ìgbàgbọ́ nínú ọlọ́run àwọn ẹni tí ó jẹ́ wípé wọ́n tọ ọlọ́run wá wọ́n gbàgbọ́ wípé ọlọ́run ń bẹ wọ́n gbàgbọ́ wípé ọlọ́run jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó fara balẹ̀ láti wá ọlọ́run mo ti ń sọ nípa bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́ nítorí pé láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wọ ọlọ́run jẹ́ kí n tún sọ fún ọ kí ni à ń pè ní ìgbàgbọ́ wọ ẹsẹ̀ ìkíní ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a kò rí ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí ìjẹ́rìí ohun tí a kò rí
ese kan yi ti aposteli so fun wa oni aposteli ni o se apejuwe re ni gbogbo ori iwe yi oni o fi so nipa ti noa nigba ti olorun kilo fun noa we pe ikun omi yo de noa ko ti ri ikun omi ni igba kan sosori noa ko ti ri ki ojoro to be ni igba kan sosori ti o fi ri pe omi bo ile mole o bo igi mole o pa awon opolopo nkan o pa won run sugbon bi o ti le je wi pe ko ri nkan won yi ri igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri igbagbo ninu re ni o njeri wi pe ohun ti olorun so yo se igbagbo ninu re ni o fi mo wi pe bi o ti le je wi pe a ko ti ri ikun omi ri o daju wi pe ikun omi yo de apostle ton se alaye fun wa o se apere fun ani pati abrahamu nigba ti olorun pe ni ese ikejo lati jade lo si ibi ti ohun o gba gege bi ile ni o gbo o jade lo lai mo ibi ti ohun re fiyesi daradara ibi ti o nlo yi ko ti igbo nipa re ri ko ti ka ninu iwe itan nipa re ri ko ti ri eni ti o lo sibe ti o pada wa ri sugbon bi olorun ti so fun o gbagbo o ko eru re o sibe sin lo si ibi ti olorun fe ki o lo igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri Paul ton se alaye si waju si ni ese kokanla oni nipa igbagbo ni Sara ti kara re pelu fi ni agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se leri si olooto ran ti wi pe ni igbesi aye Sara ko ti ri enikan sosho ti o je omo 70 odun ti o ri wipe oloyun o si bimo ko ti ri enikan sosho ti o ri wipe igba obirin ti koja lara re ti o je wipe ko sese ni ti eni eleran ara lati loyun mo sugbon ti o loyun sugbon igbagbo ni idani loju ohun ti a nreti bi o ti le je wipe Sara ko ti ri iru enikeni be ri ti o ti di ogbo sugbon ti o loyun sibe sibe nitori wipe olorun ki seke nitori pe o ka olorun ti o se leri si olooto o ni ijeri si ohun ti a ko ri be na ni a so fun wa ni ti abrahamu ninu ese ketadilogun nipa igbagbo ni abrahamu nigba ti a dan wo fi isaki rubo eni ti o si fi ayo gba ileri won ni fi omo bibi re kan soso rubo ni ti eni ti a wi pe ninu isaki li a o ti pe iru omo re o si pari re si pe olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibiti o ti gba pada pelu ni apere se ori ohun ti a so nipa igbagbo wi pe bi o ti le je pe abrahamu ko ti ri eni keni ri ti o ji dide lati inu oku o sese ki o ti ka nipa abeli ti o ku ti o si je pe ko ji dide lati inu oku o sese ki o ti ka nipa opolopo awon eniyan ti o ku sugbon ti a ko ji dide lati inu oku se o mo wi pe o wa se aye yi ki Jesu ki o to wa ki a to ma so nipa wi pe Jesu Kristi ji dide lati inu oku ki a to ma so wi pe Elijah tabi Elisha o gbadura fun enikan awon wonyi si jiride kuro ninu oku ki iru igba be ki o to de ni Abrahamu ni o ti gbagbo wi pe wese kokan din ni ogun yi o si pari re si pe olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibiti o ti gba pada pelu ni apere eni an so nipa igbagbo wi pe igbagbo ni ijeri si ohun ti a ko ri nitori be o ye ki o ye wa ohun ti a n pe ni igbagbo wi pe nigba ti olorun ba se ileri fun wa bi o ti le je wi pe a ko ti ri imuse ileri yi bi o ti le je wi pe a o mo ona tabi ohun ti olorun yi o se ti o le fi mu ileri ise igbagbo wa ni wi pe olorun ki kuna
olorun ki baati olorun ki se eni ti seleri ti ki o le muse igbagbo wa ni pe olorun je alagbara olorun je olooto olorun je onife olorun je ologbon ati wi pe ko si onkon ti o wa labe orun ti olorun ko le yi pada ko si onkon ti o wa labe orun ti olorun ko le se eyi ni igbagbo wa nitori be je ki o yi o wi pe igbagbo ni idani loju ohun ti a nreti ati ijeri si ohun ti a ko ri wo romo ori kerin ki o le yi oju be lo romo ori kerin lati ese ikerin dilogun nitori na le o fi se ti pa igbagbo ki o le se ti ore ofe ki ileri ki o le da da gbogbo omo iru omo loju ki se awon ti pa ofin nikan sugbon ati fun awon ti inu igbagbo abrahamu pelu eni ti se baba gbogbo wa gege bi ati ko pe mo ti fi o se baba orile ede popo ni waju eni ti o ngbagbo olorun ti kara re ti o so oku di aye ti o se pe ohun oni ti a ko ti ko si bi eni pe won ti wa se ori ohun ti a so nipa igbagbo nihin we pe olorun ti o pe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri pe pe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa ese ikejidinlogun nigbati ireti ko si eni ti o gbagbo ni ti ireti ki o le di baba orile ede popo gege bi eyi ti a wi pe bayi ni iru omo re yo ri eni ti ko se ilera ni igbagbo ko ro ti ara ohun ti kara re ti o ti ku tan nigbati o to bi eni iwon 100 odun nipa ti abrahamu ni a so wi pe o to eni 100 odun nigbati sara ti o nje bi eni 100 odun ati kiku inu sara ko fi aigbagbo si emeji ileri olorun sugbon o le ni igbagbo o n fi ogo fun olorun nigbati o sa ti mo daju daju pe ohun ti o n ba se ileri o n ba ti leri o si le se yi ni a n so nipa ti igbagbo nipa be ni a fi ri wi pe igbagbo awon ti majemu lailai won se opolopo ise iyanu awon ti won ni aisan amuwolarada awon ti o dabi eni wi pe odi jericho wa ni iwaju won a wo odi jericho lule awon ti okun pupa ti o wa ni iwaju won nipa igbagbo ni a fi pin okun pupa si meji opolopo ise iyanu ohun meriri ni igbagbo se ni igbese aye awon won ni e ni a fi nje ki o je bi apere fun wa wi pe awa papa o ye ki a ni igbagbo ninu olorun bi o ba pada si heberu ori kokanla heberu ori kokanla kini awon nkan ti igbagbo se awon nkan ti igbagbo se je ki a wo ti noah ni ese ikeje nipa igbagbo ni noah nigbati olorun kilo ohun ti ko iti iri fun o beru olorun o si kan oko fun igbala ile re nipa eyi ti o da aye lebi o si di ajogun ododo nipa ti se nipa igbagbo nihin ni a so fun wa ni ti noah ye ki o yi o wi pe nigbati a kilo fun noah nipa ikun omi ohun ti ko ti iriri o gba olorun gbo o beru olorun o kan oko oko ti o kan yo kan nipa igbagbo eyi a se ohun ti o ga julo ti igbagbo se ninu noah rara kilun to ga julo asopun ani ese keje yi o di ajogun ododo ti se nipa igbagbo nigbati a ka awon opolopo eniyan si elese nigbati awon opolopo eniyan wonyi ti won ko le ri oju olorun ti won ko le ba olorun dore ti won ka won se elese ti won ku ninu ese won
nipa igbagbo ni Noah ni o fi di olododo o meji ni an so nipa re Noah o kan oko fun igbala ile re Noah di olododo nipa igbagbo e o lo ga julo se wi pe a kan oko tabi a kan moto tabi ani irinse tabi ani awon nkan won ni ti o wa ninu aye awon nkan ti yo ba aye koja lo se yi ni o gaju rara wi pe a di olododo nipa igbagbo e ni ohun ti o gaju o ye ki o ye wa nigba na wi pe nigba ti a ba gba olorun gbo ti igbagbo wa ti o je ki a bo lowo ese ti igbagbo wa ti o so wa di olododo ti igbagbo wa ti o so wa di akikanju ninu olorun eni ti n ba ese jagun eni ti n ba aye jagun eni ti n ba iran ara jagun eni ti n ba esu jagun eni ti bori ese eni ti bori esu eni ti bori awon iran ara eni ti bori idanwo ti o wa lati odo esu igbagbo yi ni o gaju igbagbo yi ni o se ohun ti o gaju ni igbe aye wa bakan na ni a le so nipa ti Abrahamu bi o ba wo ese ikejo nipa igbagbo ni Abrahamu nigba ti a ti pe lati jade lo si ibi ti ohun yo gba fun ile ini o gbo o si jade lo lai mo ibi ti ohun re ni ni an so fun awe pe Abrahamu o gba ile gege bi ohun ini bawo ni o se gba ile yi gege bi igbagbo ni nipa ti igbagbo awa na o se se boya a oni ga a oni go a oni kan ni kankan tele tele a oni le a oni bugbe a oni le sugbon nipa igbagbo a gba olorun gbo nipa igbagbo wa ninu olorun a be si ni de eni to ni ile gbe a de eni ti o nra le a de eni ti o so wi pe ah lati gba ti mo ti gba Jesu Kristi gbo mo ti nfi okota ile ipele ile mo ti nfi lele lati gba ti mo ti gba Jesu Kristi gbo mo ti nra irinse ki se be nikan emi ti o je wi pe mu pin shop ba eyan lo tele tele ni sugbon mo ti ni shop ti ara mi nisisin yi se eyi ni ohun ti o gaju ti igbagbo le se rara ori won so fun a wi pe Abrahamu o je eni ti o gboran nipa igbagbo won ni nigba ti a kilo fun nigba ti a soro fun o gbo o gboran igboran ti o wa lati igbagbo yi ohun ni o gaju o se se a ri awon miran ti o je wi pe nipa igbagbo won le ni ile won le ni ile won le ra moto won le ra irinse won le bere si ni di won le di eni ti n kowo jo sugbon igboran igbagbo ko si ni igbesi aye won o se se ki olorun ni ki won ko ti sile ati gboran o soro olorun ki won ko siga mimu sile o soro olorun so fun wi pe ki won ki o mu iloko laya won ki won ki o mu bo sipo gege bi oro olorun oko kan aya kan ati gboran o de ti fun won won o le gboran a n so fun awe pe ohun ti o se pataki julo ti igbagbo le se ohun ni wi pe igbagbo o je ki a gboran si olorun olorun so pe ki a ko ise sile ki a be si ni hu iwa ododo igbagbo ti o ga julo ni igbagbo ti o je ki a di olododo igbagbo ti o je ki a bo lowo ese igbagbo ti o je ki a rin gege bi eniyan olorun gege bi eni ti o ni iwa mimo ki se be nikan a n so ni ese ikokanla nipa igbagbo ni sara sikara re pelu fi ni agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se ileri si olooto o je ohun ti o wuni lori o je ohun ti o dun moni ninu popo nigba ti a ba ri obirin gege bi Sarah ti o je wi pe tele tele ko bimo se o mo wi pe gba ti a ti mo Sarah a mo gege bi eni ti o loko ese lese kese ti a daruko Sara ninu Genesis ni a ri wipe o ti wa nile oko o si wa nile oko fun ojo pipe fun odun pipe sugbon ko si omo fun odun pupo lo fi wa lai romo bi sugbon a so fun anihin wipe o to akoko kan ti Sara ti o gba Olorun gbo bi o tile ti koja igba ti obirin le loyun igba ti obirin le bimo sibe sibe o gba Olorun gbo e je ohun ti o dara popo ninu ijo wa nihin iwo na o le je eleri fun mi o le je eleri o le je agbenuso fun Olorun wi pe ati ri opolopo awon obirin ti o je wi pe bi won che wa sinu ijo won ti gbeya won ti loko fun bi odun marun
odumewa odumedogun ati le nka ti olodun mokanlelogun mejilelogun mo ari kan ninu wa ti o je wi pe odun mokandinlogbon lo ti wa nile oko ti o bimo ri sugbon nigba ti o wa sihin agbadura olorun ti o si ye igbagbo wa si o je ki o loyin o je ki o bimo laye ati lalaafia sugbon ni soro se eyi ni ohun ti o gaju ninu igbagbo rara nitori iwo na papa o sese ki o mo enikan tabi meji tabi meta ti o je wi pe nipa igbagbo nigba ti won wa sinu ijo won o loyun tele won o bimo tele gba ti won wa sinu ijo won loyun won bimo sugbon ese kuro ninu aye won o igbala ko je ti won o ise ododo irin ododo oro alaafia ko sini igbese aye won o ari awon elomiran to je wipe won ni igbagbo wipe bi oluso agutan ba ti gbadura fun mi bi o ba ti daruko jesu si isoro airomo bi ti mo ni yi o da mi loju wipe ma loyun ma bimo gba ti asi gbadura ni toto gege bi igbagbo re o loyun o bimo sugbon ye ti o kuro leti egba kuro lorun awon nkan tan fi nku eti atowo ko kuro nbe ko segun aye ko segun ese ibinu o kuro nbe ija ko kuro nbe ole ka ma fowo ranko ka ma ji owo oko ka ma ji owo awon aladugbo ko kuro nbe ka ma sepe nko tabi ka ma nodi tabi ka ma ni aran kan tabi ka ma jowo enikeji ko kuro nbe ohun ti an so ni wipe elomiran o sese ke ari wipe o ni igbagbo ati loyun o ni igbagbo ati bimo igbagbo yi ti o ni ko le gbe dorun nitori wipe ese ko kuro ni igbese aye re ohun ti o ga julo ohun ti o tobi julo ti igbagbo le se ninu aye re tabi ninu aye temi ohun ni wipe ki igbagbo ki o da mi ni idi kuro ninu ese ki igbagbo ki o gba o sile kuro lowo ese gba ti o n ba aye jagun gba ti o n ba ese jagun gba ti o n ba eran ara jagun gba ti o n ba awon nkan ti o wa ninu aye yi ti o n ba won jagun igbagbo ti o ga julo ni wipe ki igbagbo yi ki o da o sile kuro ninu awon nkan ti o wa ninu aye ki ari wipe ese iro agbere aran kan ija gbe anodi gbogbo nkan won yi ki o kuro ni igbese aye re nipa igbagbo eyi ni ohun ti o ga julo wipe igbagbo so wa di eni mimo igbagbo so wa di olododo igbagbo so wa di eni ti o bo lowo ese eni ti a dani de kuro lowo ese nitori be eyi ni o je ko eni o ye ki o je ohun ti a o ma ro ninu okan wa eyi ni o ye ki o je ohun ti a o ma gbadura le lori eyi ni o ye ki o je ohun ti a o kunle le lori ti a o so fun olorun wi pe bi ko ba di igba ti igbagbo ti o so mi di olododo eni ti o bo lowo ese eni ti o rinrin ododo eni ti o n soro ododo bi ki ba se wi pe igbagbo se ise ase pe ni igbese aye mi n ki yo duro ohun ti o ye ki a gbe yewo niyi wese ogun oni nipa igbagbo ni Isaki sure fun Jakobu ati Isau ni ti ohun ti n bo e je ohun ti o se pataki o je ohun ti o wuni lori a si ma n ri wi pe ninu ijo wa nihin opolopo igba ni Olorun le lo oluso agutan ti o je wipe bi o ba ti sure fun o bi o ba ti gbadura fun o bi o ba ti so pe bayi ni bayi ni bayi ni yo ri be na ni yo ri o je ohun ti a n dupe lowo Olorun fun wipe Olorun fi n ke wa o fi n ge wa ninu ijo wa nihin o si sese ko je adari wa o sese ki o je arabirin ninu Oluwa ni ari wipe o je onigbagbo o je eni ti n gbadura o je baba ti ni isoro bi a ba ti ni ajalu baba ti ni wahala ninu ebi wa bi a ba ti lo ba arakunrin yi ninu ijo arabirin yi ninu ijo bi o ba ti so wipe ma beru ohun to le loni yo ro lola inu re adun wa so wipe arabirin bo ba ti soro be ni yo ri ni toto toto o ba si di ojo keji nkan to le tele tele a ri wipe gbogbo re olorun a pero si o je ohun ti o dara adupe lowo olorun o je ohun ti olorun ti o fi ntoju wa gege bi baba si omo sugbon ye kin bere lowo re se eyi ni ise igbagbo ti o gaju ti a le toka si wipe nipa igbagbo Isaki sure fun Jakobu ori be nipa igbagbo oluso agutan o gbadura fun wa ori be oni ki a bimo oni ki a lowo oni ki a rise
oni ki igbese aye wa ki o denu ju be lo oni ki oko ti o fe ti wa jade o sure fun a wi pe koni ti wa jade mo o si ri be se yi ni ohun ti o gaju tabi o sese nkan rin ni ago ara re tabi o sese ki o je wi pe alakara lo nba oja tabi awon nkankan ni o de si o bi oluso agutan si ti so wi pe ki nkan won ni ki o pora o si pora ni toto se eyi ni ohun ti o gaju ti igbagbo le se je ki a wo Matthew ori keje lati ese ikokanlelogun ki se gbogbo eni tin pe mi le oluwa oluwa ni yo wole ijoba orun bi ko se eni tin se ife baba mi tin be le orun opolopo eniyan ni yo wi fun mi le ojo na pe oluwa oluwa awa ko ati so tele le oruko re ati oruko re ki awa fi le awon emi esu jade ati le oruko re ki a fi se opo ise iyanu nla nigba na le emi o si je wo wi fun won pe emi ko mo yin ri e kuro lodo mi eyin oniseese se ori nihin o sese ki a mo bi ati sure o sese ki a mo bi ati gbadura o sese ki a gbadura fun eniyan ki emi esu ki o pora ki o jade ke ari wi pe awon aisan awon ise nise awon iponju ti o ti wa ni igbese aye ru eni be tele tele lese kese ti agbadura fun o pora sugbon jesu nso fun awuko ni je o mo wi pe eyi ko so wa di eni ero ijoba olorun wi pe bi a o ba bori ese bi igbagbo ti a ni bi ko ba je ki a bori awon ese ti o njade ni igbese aye eni kokan wi pe ise iyanu ti an so nipa re yi lile emi esu jade ti an so nipa re yi wiwo alaisansan ti an so nipa re si so tele tabi lilala ti awon eniyan so nipa re eyi ko mu wa lo si orun o ni ani lati bo lowo ese eyi ni ise iyanu ti o ga julo eyi ni isegun ti o ga julo ti igbagbo le se ni aye re ati ni aye mi paapa nitori be o ye ki a pada sinu bibeli ki a je ki o ye wa wi pe igbagbo ni toto o ma je ki a bori ese tele tele ni ijo wa ye ni dipa awa ti o ba pe die ti a tin wa a o je leri wi pe tele tele nkan ti a ma nsogo ninu re ni wi pe ah mo dupe lowo olorun o lati igba ti mo ti de inu ijo olorun je ki n bo lowo ese wi pe tele tele mo je sose sose tele tele mo je onijagidi jagan eniyan tele tele mo je amuti para tele tele ko si nkan ti mi o le mu ni siga bo je e ti won pe ni igbo ni tabi e ti won we sinu paper funfun ni ko si e ti mi o le mu ni siga tele tele o bi won da ito sinu igo mo le mu sugbon nisisin yi mo olorun ti tun mi sile mo ti bo lowo ise mo ti bo ni lowo ije kuje mo bo ni lowo emukumu tele tele arin de oru ni mi wi pe tele ko si bi kibi ti won tin jebo ibi kibi ti won tin jo ibi kibi ti won tin se nkan ki nkan ayeye mu lati debe ni sugbon nisisin kin joko sile ni kin ma ka bibeli ni kin ma waasu irere ni eyi ni osogo wa tele tele gege bi omo dipalai wi pe abo lowo ese iro kuro lenu wa o le kuro lowo wa irin de oru kuro lese wa ati nkan aye isoso aye irin aye oro aye ka ma kun ete ka ma kun oju ka ma kun ekanna ka ma ju erun nina wi pe gbogbo nkan won won kuro ni igbese aye wa isogo wa ni tele tele wi pe adi omo olorun bi a ba jade lati jeri eri wa ni wi pe jesu kristo so mi dominira o je kin bo lowo ese o je kin bo lowo isu o je kin bo lowo awon ti o awon nkan ti o so mi lojo tele tele awon nkan ti o de mi ni igbekun ninu aye yi tele tele o je kin bo lowo won ohun ti a fi man jeri tele tele ni yi sugbon o se ni laanu we pe opolopo ni won yi ilana pada opolopo ni o dabi eni wi pe bi won tin wa sinu ijo nisinsin yi isogo won ijeri won ni wi pe mo ni imularada tele tele mo fe de adetetan sugbon gba ti won ti gbadura fun mi mo ti bo lowo nkan won yi tele tele mo je eni ti nkan ma rin lara re sugbon nisinsin yi nkan ti gbogbo nkan won yi ti kuro won o bo lowo siga mi mo won o bo lowo ti o won o bo lowo ole won o bo lowo iro pipa won o bo lowo ija jija won o bo lowo awon nkan won ni to je wi pe o je ese ni igbese aye won o mo ohun ti olorun so fun wa
wipe lai si wa mimo ko si eni ti yo le ri olorun nitori be e ni mo fi ka ori kejila fun otele tele ye ki a wo ori kejila nisinsin yi ninu ori kejila ese ikini oni nitori na bi a ti fi awo somo ti o

lọ́run ṣàrò ti ẹni tí ó farada irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara wọn. Kí ẹ máa bà á rẹ̀wẹ̀sì nínú ọkàn yín, kí àárẹ̀ sì mú yín. Ẹ̀yin kò tí ì kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ títí di ẹ̀jẹ̀ ní ìjàkadì yín dúró níbẹ̀. Ó ti sọ fún wa nínú orí kọkànlá, ó sọ nípa ìgbàgbọ́, ó sọ nípa Noah tí ó kan ọkọ̀ pẹ̀lú ìgbàgbọ́, ó sọ nípa Abrahamu tí ó jáde láti ibìkan lọ sí ibòmíràn nípa ìgbàgbọ́, ó sọ nípa Sarah tí ó lóyún tí ó bímọ nípa ìgbàgbọ́, ó sọ nípa Isaki nípa Josepu, ó sọ nípa Jacobu nípa ìgbàgbọ́, ó sọ nípa Mose nípa ìgbàgbọ́, ó sọ nípa àwọn òbí Mose pẹ̀lú nípa ìgbàgbọ́, ó sọ nípa Jefta, ó sọ nípa Dafidi, ó sọ nípa Samsoni, ó sọ nípa Gideoni nípa ìgbàgbọ́, ó sọ nípa àwọn nǹkan tí a lè fojú rí. Apẹ́ òkun pupa níyà ni, tàbí abímọ, tàbí agba ilẹ̀ ìní, tàbí akan ọkọ̀, tàbí ohun mìíràn tí a ṣe wípé a ṣẹ́gun àwọn Filistini, tàbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn tí a ṣe odi Jericho ni a wólulẹ̀ ni. Ó sọ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wà nípa ìgbàgbọ́, ṣùgbọ́n ní orí kejìlá wa sọ wípé nísinsìnyí kí a mójú kúrò ní wípé a pín òkun pupa níyà, kí a mójú kúrò nínú wípé a jẹ́ kí Goliath kí ó kú, kí a mójú kúrò nípa wípé a ṣẹ́gun àwọn ọ̀tá, kí a kọjú sí nǹkan kan wípé aṣẹ́gun ẹ̀ṣẹ̀, kí a kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ títí di ẹ̀jẹ̀ ní ìjàkadì wa, kí a sì máa wo Jésù Kristì olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni tí ó jẹ́ wípé ó farada àgbélébùú, ẹni tí ó jẹ́ wípé ó ṣe gbogbo nǹkan tí Ọlọ́run fẹ́ kí ó ṣe. Ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ òun ni ó tẹjú mọ́. Àwa náà pàápàá ó yẹ kí ó yé wa wípé ìṣẹ́gun tí ó ga jùlọ, ìṣẹ́gun tí ó pọ̀ jùlọ òun ni ó pé aṣẹ́gun ẹ̀ṣẹ̀, aṣẹ́gun èṣù, aṣẹ́gun ẹran ara, àwọn nǹkan tí ó ń dojúkọ wá, àwọn nǹkan tí ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ìdánwò ní iwájú wa, àdojúkọ wọn a sì ṣẹ́gun. Wo ẹsẹ̀ ìkẹrìnlá, ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́, láìsí èyí ni kò sí ẹni tí yóò rí Olúwa. Ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, pẹ̀lú ènìyàn gbogbo, àti wípé kí a sì máa lépa ìwà mímọ́, láìsí ìwà mímọ́ yìí kò sí ẹni tí yóò lè wu Olúwa, tí yóò lè rí Olúwa. Sórí wípé láàrin wa ó jẹ́ ohun tí mo gbàgbọ́ wípé yóò máa ṣe Jésù Kristì láàánú, yóò sì máa bà á nínú jẹ́ wípé a kò lépa ìwà mímọ́, ìwòsàn la ń lépa ẹ̀, a kò lépa ìwà mímọ́, bá ó ṣe jẹ, bá ó ṣe mu la ń lépa ẹ̀, a kò lépa ìwà mímọ́, yẹ kí n bímọ, yẹ kí n lọ́kọ, yẹ kí n láya la ń lépa ẹ̀, a kò lépa wípé bí ìpè bá dún nígbàkigbà, tàbí bí Jésù Kristì bí ó bá farahàn láwọ̀sánmọ̀ wípé ǹjẹ́ a ó lè rí Olúwa, a kò lépa ìwà mímọ́, àwọn nǹkan ayé yìí, àwọn òmúlẹ̀ mọ́fọ ayé, àwọn nǹkan àfọwọ́bà fílẹ̀, àwọn nǹkan tí ó jẹ́ wípé a ò lè mú lọ sọ́run, ò bá ní gbogbo owó ayé yìí a ò lè kó o lọ sọ́run, ò bá ra gbogbo mọ́tò ayé a ò lè kó wọn lọ sọ́run, ò bá ní gbogbo àwọn ọ̀rẹ́ ayé a ò lè kó wọn lọ sọ́run, ò bá di ẹni gbajúmọ̀ nínú ayé, ò bá di òṣèlú pàtàkì nínú ayé a ò lè mú èyí lọ sí ọ̀run, ò bá di ẹnikẹ́ni kíni ló lè jẹ́ nínú ìjọ a ò lè mú àwọn nǹkan wọ̀nyí lọ sí ọ̀run. Ohun kan ṣoṣo tí a lè mú lọ sí ọ̀run tí ó jẹ́ ìwé ìrìnà láti rìn nínú ayé yìí lọ sí ọ̀run rere òun ni ìwà mímọ́. Ǹjẹ́ o jẹ́ mọ̀, ó ṣe wá láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ti di àtúnbí, ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe borí àwọn ìdánwò tí ó ń kọlu ara wa, tí ó ń wá sí àgọ́ ara wa, ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe jẹ́ mímọ́ nínú, mímọ́ lóde, mímọ́ nínú ẹbí, mímọ́ ní ìgboro, mímọ́ ní ìletò, mímọ́ nínú ilé, mímọ́ pẹ̀lú àwọn aládùúgbò wa, ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa ìwà mímọ́, ìwà òdodo níbi iṣẹ́ ni, ìwà òdodo níbi ọjà wa ni, ìwà òdodo ìwà mímọ́ níbi kíbi tí a wà. Síbẹ̀síbẹ̀ a jẹ́ kí ó yé wa o wípé láìsí ìwà mímọ́ kò sí ẹni tí ò lè rí Ọlọ́run. Sọ fún mi bí ìpè bá dún nísinsìnyí níbo ló wà, sọ fún mi bí ìpè bá dún nísinsìnyí níbo ló parí eré ìje ìgbàgbọ́ rẹ, níbo ló parí ẹ̀ sí, ṣé o ti di olódodo, ṣé o ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ṣé o ti bọ́ lọ́wọ́ àwọn fàájì ayé yìí, àwọn

Thank you.

I'm

0: pé nípa iṣẹ́ ni a sọ ìgbàgbọ́ di pípé. Ìwé mímọ́ sì ṣe tí ó wí pé Ábúráhámù gba Ọlọ́run gbọ́, a sì kà á sí òdodo fún un, a sì pè é ní ọ̀rẹ́ Ọlọ́run. Ǹjẹ́ ẹ̀yin rí pé nípa iṣẹ́ ni a ń dá ènìyàn láre, kì í ṣe nípa ìgbàgbọ́ nìkan? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú kí a ha dá Ráhábù panṣágà láre nípa iṣẹ́ nígbà tí ó gba àwọn iṣẹ́ tí ó sì rán wọn jáde gba ọ̀nà mìíràn, nítorí bí ara ní àìsí ẹ̀mí ti jẹ́ òkú, bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú ni ìgbàgbọ́ ní àìsí iṣẹ́ jẹ́ òkú.
1: This CLM Radio, the spiritual welfare is our concern.
0: Ìsẹ̀lẹ̀ ti Jákọ́bù sí ènìyàn gbogbo, orí ìkẹta. Ẹ̀yin ará mi, ẹ má ṣe jẹ́ olùkọ́ni púpọ̀ kí ẹ̀yin kí ó mọ̀ pé àwa ni yóò jẹ̀bi jù, nítorí nínú ohun púpọ̀ ni gbogbo wa ń ṣì í ṣe. Bí ẹnìkan kò bá ṣì í ṣe nínú ọ̀rọ̀, òun náà ni ẹni pípé, òun ni ó sì lè kó gbogbo ara ní ìjánu. Bí a bá sì fi ìjánu bọ ẹṣin ní ẹnu kí wọn kí ó lè gbọ́ tiwa, gbogbo ara wọn ni àwa sì ń yí kiri pẹ̀lú. Kíyèsí àwọn ọkọ̀ pẹ̀lú bí wọ́n ti tóbi tó ni, tí a sì ń ti ọwọ́ ẹ̀fúfú líle gbákiri. Ìtọ́kọ̀ kékeré ni a fi ń darí wọn kiri síbikíbi tí ó bá wo ẹni tí ń tọ ọkọ̀. Bẹ́ẹ̀ pẹ̀lú ni ahọ́n jẹ́ ẹ̀yà kékeré, ó sì ń fọnu ohun ńlá, wo igi ńlá tí iná kékeré ń sun jóná. Iná sì ni ahọ́n, ayé ẹ̀ṣẹ̀ sì ni. Ní àárín àwọn ẹ̀yà ara wa ni ahọ́n ti ń ba gbogbo ara jẹ́, tí ó sì ń tiná bọ ipa ayé wa, ọ̀run àpáàdì sì ń tiná bọ òun náà. Nítorí olúkúlùkù ẹ̀dá ẹranko àti ti ẹyẹ àti ti ejò àti ti ohun tí ń bẹ ní òkun ni à ń tù lójú, tí a sì ti tù lójú láti ọwọ́ ẹ̀dá ènìyàn wá. Ṣùgbọ́n ahọ́n ni ẹnikẹ́ni kò lè tù lójú, ohun búburú aláìgbọràn ni. Ó kún fún oró ikú tí ipa ni, olè àwa fi ń yin Olúwa àti Bàbá, òun ni a sì fi ń bú ènìyàn tí a dá ní àwòrán Ọlọ́run. Láti ẹnu kan náà ni ìyìn àti èébú ti ń jáde. Ẹ̀yin ará mi, nǹkan wọ̀nyí kò yẹ kí ó rí bẹ́ẹ̀. Orísun ọha máa sun omi tútù àti omi ró jáde láti orísun kan náà wá bí. Ẹ̀yin ará mi, igi ọ̀pọ̀tọ́ a lè so èso ólífì bí, tàbí àjàrá lè so èso ọ̀pọ̀tọ́, bẹ́ẹ̀ ni orísun kan kò lè sun omi ró àti omi tútù. Ta ni ó gbọ́n tí ó sì ní ìmọ̀ nínú yín? Ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere, nípa ìwà tútù ti ọgbọ́n. Ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owú kíkorò àti ìjà ní ọkàn yín, ẹ má ṣe ṣeféfé, ẹ má sì ṣèké sí òtítọ́. Ọgbọ́n yìí kì í ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù ni. Nítorí ibi tí owú ohun ìjà bá gbé wà, níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá, a kọ́ mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kì í sì í ṣòro láti bẹ̀, a kún fún àánú àti fún èso rere, ní àìsí ègbè àti láìsí àgàbàgebè. Èso òdodo ni a ń gbìn ní àlàáfíà fún àwọn tí ń ṣiṣẹ́ àlàáfíà.
2: Epístélì ti Jákọ́bù sí ènìyàn gbogbo, orí ìkẹrin. Níbo ni ogun ti wá? Níbo ni ìjà sì ti wá láàrin yín? Láti inú èyí ha kọ́? Láti inú ìfẹ́kúfẹ́ ara yín tí ń jagun nínú àwọn ẹ̀yà ara yín? Ẹ̀yin ń fẹ́, ẹ kò sì ní. Ẹ̀yin ń pa, ẹ sì ń ṣe ìlara. Ẹ kò sì lè ní. Ẹ̀yin ń jà, ẹ̀yin sì ń jagun. Ẹ kò ní, nítorí tí ẹ̀yin kò béèrè. Ẹ̀yin béèrè, ẹ kò sì rí gbà, nítorí tí ẹ̀yin ṣì í béèrè, kí ẹ̀yin kí ó lè lò ó fún ìfẹ́kúfẹ́ ara yín. Ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin, ẹ kò mọ̀ pé ìbárí ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé di ọ̀tá Ọlọ́run. Ẹ̀yin ṣe bí ìwé mímọ́ sọ lásán pé ẹ̀mí tí ó fi sínú wa ń jowú gidigidi lórí wa, ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i. Nítorí náà ni ó ṣe wí pé Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Nítorí náà, ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun ó sì sàkúrò lọ́dọ̀ yín. Ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Ẹ sì ṣe ọkàn yín ní mímọ́, ẹ̀yin oníyèméjì. Kí inú yín kí ó bàjẹ́, kí ẹ sì gbàwẹ̀, kí ẹ sì máa sọkún. Ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di àwẹ̀, àti ayọ̀ yín kí ó di ìkáàánú. Ẹ rẹ ara yín sílẹ̀ níwájú Olúwa, òun ó sì gbé yín ga. Ará, ẹ má ṣe sọ̀rọ̀ ibi sí ara yín. Ẹni tí ó bá ń sọ̀rọ̀ ibi sí arákùnrin rẹ̀, tí ó sì ń dá arákùnrin rẹ̀ lẹ́jọ́, ó ń sọ̀rọ̀ ibi sí òfin, ó sì ń dá òfin lẹ́jọ́. Ṣùgbọ́n bí ìwọ bá ń dá òfin lẹ́jọ́, ìwọ kì í ṣe olùṣe òfin bí kò ṣe onídàájọ́. Olófin àti onídàájọ́ kan ṣoṣo ní bẹ, àní ẹni tí ó lè gbàlà tí ó sì lè parun. Ṣùgbọ́n ta ni ìwọ ti ń dá ẹnì kejì rẹ lẹ́jọ́? Ẹ wá ní ìsinsìnyí, ẹ̀yin tí ń wí pé lónìí tàbí lọ́la, àwa ó lọ sí ìlú báyìí, a ó sì ṣe ọdún kan níbẹ̀, a ó sì ṣòwò, a ó sì jèrè. Nígbà tí ẹ̀yin kò mọ ohun tí yóò hù lọ́la, kí ni ẹ̀mí yín? Ikú kù sáà ni yín tí ó hàn nígbà díẹ̀, lẹ́yìn náà a sì túká lọ. Èyí tí ẹ bá fi wí pé bí Olúwa bá fẹ́, àwa ó wà láàyè, a ó sì ṣe èyí tàbí èyí ni. Ṣùgbọ́n ní ìsinsìnyí, ẹ̀yin ṣe féfé nínú ìfọnu yín. Gbogbo irú ìṣe féfé bẹ́ẹ̀ ibi ni. Nítorí náà, ẹni tí ó bá mọ rere ṣe tí kò sì ṣe.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun, a ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì, a ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró, láti fún wa lókun. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè, ẹni tí ń pèsè fún gbogbo àìní wa ní kíkún nítorí Kristi láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí a lè ké pè lọ́jọ́ ìpọ́njú wípé ẹ ṣí wa lójú, wípé ẹ ṣí wa níyè, ẹ sì jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ kò jẹ́ kí a wà pẹ̀lú àwọn tí ó wà nínú ayé, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láìní ìrètí, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láìní ìfọkàntẹ̀ ìlérí Ọlọ́run tí ẹ fún wa látòkè wá, àwọn tí kò mọ ọ̀nà ìgbàlà yìí, ṣùgbọ́n àwa ni ẹ dá lọ́lá, àwa ni ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ lónìí bí a ti wá, lónìí bí a ti ń gbẹ́kẹ̀lé yín, lónìí bí a ti wá kí ẹ lè ṣí wa lójú, ẹ ṣí ojú ẹ̀mí wa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó rí ibi gbé nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé yín, ẹ sì jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín kí ó lè mú èrè fún wa gẹ́gẹ́ bí ìlérí yín nínú Bíbélì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, à ń wo inú Bíbélì fún àkókò ìsọjí wa àti àkókò iṣẹ́ ìyanu. À ń wo ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú ayé lónìí ní òye àwọn àmì ìgbà ìkẹyìn ni kò yé ní ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ní ìdílé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, àti ní àgbájọpọ̀ ayé lápapọ̀. A rí wípé ó ṣeéṣe kí àkókò ìdààmú, àkókò ebi, àkókò èèyàn, àkókò àìní kí ó wà lé ayé. Jésù Kristì ti sọ èyí fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé nígbà tí òpin ayé bá ń súnmọ́ tòsí, wípé àwọn nǹkan wọ̀nyí yóò máa ṣẹlẹ̀. Ọkùnrin tàbí obìnrin tí kò fetí sí Kristì tàbí tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí Kristì ti làyé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dáradára, nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí yóò máa ṣẹlẹ̀ ní àkókò ìgbà ìgbẹ̀yìn ọjọ́, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìdáyàpò, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn, ọkàn wọn a máa pòrúurù nítorí wípé òye kò yé wọn nípa àsọtẹ́lẹ̀ ti Bíbélì nípa ti ìgbẹ̀yìn ayé. Nítorí ẹni tí ó bá ń rí ohun tó ń ṣẹlẹ̀ lónìí wípé àwọn ènìyàn nínú ayé, nínú ọ̀làjú wọn, wọ́n lè ṣe ohun ìjà láti pa ara wọn run, àti nínú ìjìnlẹ̀ ẹ̀kọ́ ti ìmọ̀ sáyẹ́ǹsì ní ọ̀pọ̀lọpọ̀ tí ó wà lórílẹ̀-èdè ayé ni wọ́n ti gbọ́n tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé wọ́n lè pa ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn run ní ìṣẹ́jú kan. Ẹni tí ó bá ń rí nǹkan wọ̀nyí, bóyá ó ń gbọ́ nínú rédíò tàbí ó ń kà á nínú ìwé ìròyìn, a máa ṣe é ní kàyéfì wípé èwo ló tún dé bá ayé yìí. Á dàbí ohun àjèjì lójú irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù Kristì ọmọ Ọlọ́run, ó ti sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan kan yóò máa ṣẹlẹ̀ ní ìgbà tí ìgbẹ̀yìn ayé tí ó bá súnmọ́ tòsí. Kí ni àwọn nǹkan tí Jésù

Bí ẹ bá ń sọ nípa àìsàn, bí ẹ bá ń sọ nípa gbogbo nǹkan, ó jẹ́ gbogbo nǹkan wọ̀nyí, ó jẹ́ ìpọ́njú. Ṣùgbọ́n Jésù sọ fún wa wípé èyí ni ìpilẹ̀ṣẹ̀ tàbí ìbẹ̀rẹ̀ ìpọ́njú. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Nínú ẹsẹ̀ ìkẹfà, ẹ̀yin ó sì kúrò ogun àti ìdágìrì ogun. Ẹ kíyèsí, kí ẹ̀yin kí ó má ṣe jáyà, nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣe. Ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí. Jésù tí ń laago mọ, ó tún sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ogun àti ìdágìrì ogun yóò máa ṣẹlẹ̀ ní ibòmíràn, wípé wọn ó sì máa gbúrò rẹ̀. Ó ń sọ fún wa wípé gbàtí àwa pàápàá bí a bá ń kà á nínú ìwé ìròyìn wípé ní apá kan nínú ayé wa yìí, ní àkókò tiwa yìí, wípé ogun bẹ́ sílẹ̀, wípé àwọn ènìyàn pẹ̀lú ohun ìjà olóró tí wọ́n ti ṣe, pẹ̀lú ìmọ̀ tí ọ̀làjú tí ó mú wá sí ayé nísinsìnyí, wípé wọ́n fi ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, wọ́n sì fi ń dọ́gbẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lára. Ó yẹ kí ó yé wa wípé gbogbo nǹkan wọ̀nyí ni Jésù Kristì ni ó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí nínú ẹsẹ̀ ìkeje, nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba. Èèyàn àti àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀, kì í ṣe ní ibi díẹ̀, kì í ṣe ní ibi kan ṣoṣo. Ṣùgbọ́n èèyàn, àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀. Bí a bá ń sọ wípé a ò rí oúnjẹ jẹ tó, bí a bá ń sọ wípé ọ̀dá tàbí èèyàn ó dé sí orílẹ̀-èdè púpọ̀, àwọn nǹkan wọ̀nyí ni Jésù Kristì ti sọ tẹ́lẹ̀. Bí a bá sọ pé Jésù Kristì sọ nǹkan tẹ́lẹ̀, kì í ṣe wípé Jésù Kristì ni ó fẹ́ kí ó ṣẹlẹ̀ tàbí òun ni ó jẹ́ kí ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ó ti rí nǹkan wọ̀nyí, èyí jẹ́ ẹ̀bùn tí ó ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, wípé ó ti rí ṣáájú wípé àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀, láti kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn, láti mú kí àwọn ọmọ ẹ̀yìn kí wọn kí ó lè ní ìdákọ̀rọ̀ àti ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Èyí ni ó fi ń sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ń bọ̀ wá sórí ilẹ̀ ayé, tí ó sì jẹ́ kí ó yé wa wípé bí a bá ń rí nǹkan wọ̀nyí, kí a má ṣe jáyà, kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú, nítorí àwọn nǹkan wọ̀nyí kò lè ṣaláìṣẹlẹ̀ tí kí ìgbẹ̀yìn ayé kí ó tó dé. Nínú Matthew 24 yìí kan náà, ní ẹsẹ̀ ìkẹsàn-án, nígbà náà ni wọn ó fi yín fúnni láti jẹ ní ìyà, wọn ó sì pa yín, a ó sì kórira yín lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ mi. Bí a bá ní ìdáyàpọ̀, inú ni bí ni láti ọ̀dọ̀ àwọn ènìyàn, nítorí wípé àgbà Jésù gbọ́ kí èyí kí ó má ṣe wá ní kàyéfì, nítorí èyí ni ọmọ Ọlọ́run ti sọ fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé a ó fi wá fún ìyà jẹ. Bí ènìyàn bá ti ń di ọmọ Ọlọ́run, bí ènìyàn bá ti ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí ó ti ní ìgbàlà, bẹ́ẹ̀ ni a rí wípé àwọn tí ó wà nínú ayé wọn a máa fìtínà irú ẹni bẹ́ẹ̀, wọn a máa jẹ irú ẹni bẹ́ẹ̀ níyà, wọn a máa pọ́n irú ẹni bẹ́ẹ̀ lójú. Ẹ á ṣe wípé ó ṣẹ̀yìn Ọlọ́run, ẹ á ṣe wípé Ọlọ́run kò mọ̀ nípa rẹ̀, ẹ á ṣe wípé ìgbà tí a di onígbàgbọ́ tí ó yẹ kí Ọlọ́run kí ó máa tọ́jú wa, wípé ó fi wá sílẹ̀ fún ìpinnu àwọn ẹlẹ́ṣẹ̀ rárá. Èyí ni Jésù Kristì ti sọ tẹ́lẹ̀ wípé nínú ayé ẹ ó rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, nítorí pé mo ti ṣẹ́gun ayé. Nínú Máàkù 14:12, arákùnrin yóò sì fi arákùnrin fún pípa, àti bàbá yóò fi ọmọ rẹ̀ hàn, àwọn ọmọ yóò sì dìde sí òbí wọn, wọn ó sì mú kí a pa wọn. Ó máa ń yà wá lẹ́nu nígbà tí a bá rí àwọn ìṣẹ̀lẹ̀ mìíràn tí a rí wọn kà nínú ìwé ìròyìn, bí àwọn aráalé bí wọn ó ti dìde sí ara ilé wọn, tí ó jẹ́ wípé ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ ni yóò dìde sí bàbá tàbí sí ìyá rẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ àwọn òbí ni yóò dìde.

0: àwọn ọmọ ó ṣeéṣe nígbà mìíràn bí a bá gbọ́ inú níbí ni tí àwọn ọmọdé tí wọ́n máa ń rí ní ọwọ́ òbí wọn ó ṣeéṣe kí wọ́n ṣe àwọn nǹkan mìíràn tí a máa rò wípé báwo ni bàbá tàbí ìyá ṣe lè lajú sílẹ̀ kí a ṣe irú ìwọ̀sí bẹ́ẹ̀ sí ọmọ láti inú rẹ̀ wá. Àwọn nǹkan wọ̀nyí ni Jésù Kristì ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìjà tàbí àrán kan tàbí inúnibí ni ó lè ṣẹlẹ̀ láàrin ẹbí nínú ẹsẹ̀ ìkẹtàlá gbogbo ènìyàn ni yóò sì kórira yín nítorí orúkọ mi. Ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun náà lè a ó gbàlà. Àwọn ẹlòmíràn tí òye bíbélì òye tẹ́tí sílẹ̀ dáradára ohun tí ó máa ń fa ìpadà sẹ́yìn wọn nìyí. Wọ́n máa sọ wípé kí ló dé tí ó jẹ́ wípé nígbà tí a ti dẹni ìgbàlà, kí ló dé nígbà tí a ti di ọmọ Ọlọ́run ni a tún wá rí ìdojúkọ ìpọ́njú àti ìyà àti inú níbí ni báyìí. Wọ́n máa rò wípé ìgbà tí àwọn fi ayé wọn fún Kristì àwọn rò wípé kò ní sí inú níbí ni, àwọn rò wípé kò ní sí ìpọ́njú. Ó yẹ kí ó yé wa, ìwọ tí o ti wà lọ́dọ̀ èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí o ti ń sin èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí o ti ń bọ́ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nígbà tí o bá fi òrìṣà àti àwọn ẹ̀mí òkùnkùn àti èṣù fúnra ara rẹ̀ nígbà tí o bá kọ̀ wọ́n sílẹ̀, ó ṣeéṣe èṣù ní láti bínú nítorí wípé ó pàdánù ẹni tí ó jẹ́ ìránṣẹ́ rẹ̀, nítorí pé ó pàdánù ìwọ tí o ti ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí o ti ń bọ́ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀ ni inú fi máa ń bí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀. Nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe yà wá lẹ́nu wípé a rí ìpọ́njú. Ẹlòmíràn wọ́n máa sọ ní àìmọ̀kan ọkàn wọn wípé bí ènìyàn bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ pé kí ó ní àìsàn lára, kì í ṣe bẹ́ẹ̀. Àìsàn kò fi hàn wípé a kò mọ Ọlọ́run, kò fi hàn wípé a kò ní Ọlọ́run. Èyí jẹ́ ìdojúkọ àwọn ọ̀tá nítorí wípé a ti ní Ọlọ́run. Ẹlòmíràn máa sọ wípé kò yẹ kí ebi tún pa wá, kò yẹ kí a tún wà ní àìríjẹ àìrímu, kò yẹ kí a wà gẹ́gẹ́ bí aláìní. Nígbà tí a jẹ́ ti Ọlọ́run, Jésù ti sọ fún wa ó ní a ó rí ìpọ́njú. Ó ní ìyá lè dé, ohunkóhun lè ṣẹlẹ̀, ó ní ṣùgbọ́n kí a tújú ká, òun ti ṣẹ́gun ayé. Èyí ni ó máa mú wa láti lọ gbàdúrà. Ó rántí àwọn ọmọ Ísíráẹlì nígbà tí a mú wọn lọ sí ilẹ̀ Íjíbítì láti ọ̀dọ̀ Jósẹ́fù tí Jákọ́bù tí ó wá pẹ̀lú àwọn bàbá ńlá méjìlá tí wọ́n tẹ̀dó sí Íjíbítì. Ọlọ́run fẹ́ mú wọn kúrò ní Íjíbítì, ó fẹ́ mú wọn lọ sí ilẹ̀ Kénánì. Fetísimi dáradára. Nígbà tí wọ́n tẹ̀dó sí Íjíbítì tí ara tù wọ́n, wọn ò rántí wípé Kénánì wà, wọn ò rántí wípé Íjíbítì kìí ṣe ibi ìtẹ̀dó tàbí ilé wọn. Ara tù wọ́n, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́lé, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbádùn, wọn ò rò wípé àwọn tún fẹ́ jáde mọ́. Èyí ni Ọlọ́run fi gba Fáráò tí kò mọ̀ Jósẹ́fù ló fi gbà á láyè. Gbà tí inú ni bíni dé, gbà tí ìyá dé, gbà tí ìpọ́njú dé, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run rántí wa o, Ọlọ́run rántí ìlérí rẹ, Ọlọ́run rántí wípé Íjíbítì kìí ṣe ilé wa, Ọlọ́run rántí ìlérí tó ti ṣe fún Ábírámù bàbá ńlá wa wípé ó mú wa jáde kúrò ní Íjíbítì. Èyí ni Ọlọ́run wa fi sọ wípé igbe àwọn ọmọ Ísíráẹlì ó dé etí òun, òun wá sọ̀kalẹ̀ nísinsìnyí láti gbà wọ́n là láti mú wọn kúrò ní Íjíbítì. Bákan náà ni fún ìwọ àti èmi, àwa tí a wà nínú ayé, ìgbà mìíràn a kì í rántí wípé ayé yìí kì í ṣe ilé wa, a kì í rántí wípé ọ̀run ni ilé, a kì í rántí wípé Jésù Kristì ti lọ pèsè àyè sílẹ̀ fún wa àti wípé ó ń bọ̀ wá. Bí ara bá tù wá, bí ó bá dàgbé bí ẹni pé a ní ànító àti àníṣẹ́kù àti gbàdúrà aṣoro nítorí owó ti wà, ọmọ ti wà, ìyàwó ti wà, ilé gbégbé ńkọ́ ó ti wà, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ńkọ́ ó ti wà, a ń fi ọkọ̀ kan pààrọ̀ mìíràn ni. Irú ìgbà bẹ́ẹ̀ a kì í rántí wípé ayé kì í ṣe ilé wa. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá gba ìpọ́njú díẹ̀ láàyè, inúnibíni díẹ̀ láàyè, àti nǹkan wọ̀nyí tó ń débá nínú ìgbésí ayé wa, tí ó bá gba díẹ̀ díẹ̀ láàyè nínú wọn, ìgbà yìí gan la máa ráyè gbàdúrà, ìgbà yìí la máa ń súnmọ́ Ọlọ́run, ìgbà yìí la máa ń ran Ọlọ́run létí àwọn ìlérí rẹ̀. Èyí ni Ọlọ́run fi máa ń gba àwọn nǹkan bẹ́ẹ̀ láàyè ní ìgbà kọ̀ọ̀kan. Ṣùgbọ́n tí mo ń sọ ni wípé Jésù Kristì ó ti sọ fún wa wípé àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀. ninu aye o si bo se akoko ti wa we pe awon nkan won yi nsele nitori be ki a ma je ki o ya wa lenu nitori we pe ko le salai se sugbon opin ki se isinsin yi je ki a wo Mark yi ori ketala ese ketala gbogbo eniyan ni yo se korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin o na li augbala en je ki o ye wa wi pe bi abati fi aye wa fun Jesu Kristi bi abati gba okan wala eyi ko je wi pe gba ti ati ti gba okan wala a le pada sinu ese a le pada sinu aye nitori pe ati di omo Olorun lai lai omo Olorun la o ma je Jesu Kristi ni rara ko ri be awon elomiran won ti ro wi pe gba ti awon ti ni gbala lekan bi awon ti le pada sodo isu bi awon ti le bohun ti won pada lo sinu aye wi pe a o gba won la sibe sibe rara oni eni ti o ba fori ti titi de opin o na li a o gbala awon elomiran won ma ni eko eke eko itanje won ma so wi pe bi eniyan ba ti je omo Olorun nigba kan ri titi lai ni o ma je omo Olorun won ma so wi pe bi eniyan ba ti je eni ti o wa ninu ore ofe nigba kan ti o ti je eni igbala ti o ti je eni ti adari ese re ji eni ti a ko oruko re sinu iwe eye Olorun wi pe titi lai ni o ma je omo Olorun bibeli ni rara ko ri be o ni eni keni ti o ba fori ti titi de opin ona li aogbala ṣùgbọ́n Jesu Kristi nso o ni igba ti a ba ri awon nkan wonyi awon ikanju ti o wa ninu aye awon idayapo ti o wa ninu aye awon ti o le mu ki okan re wesi ti o wa ninu aye awon aini ebi eyan ti o wa ninu aye we pe ki a ma se je ki okan wa ki o daamu ki a mo we pe awon nkan wonyi ko le salai ri be we pe o ti le ju be lo bi a ba wo Luke ori kọkànlélógún Luke ori kọkànlélógún ese kọkànlá ìṣẹ̀lẹ̀ ńlá yóò sì wà káàkiri àti ìyàn àti àjàkálẹ̀ àrùn ohun ẹ̀rù àti àmì ńlá yóò sì ti ọ̀run wá ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n àmì yóò sì wà lé òòrùn àti lé òṣùpá àti ní ìràwọ̀ àti lórí ilẹ̀ ayé ìdààmú fún àwọn orílẹ̀-èdè nítorí ìpá àyà ti ariwo àyà àwọn ènìyàn yóò máa já fún ìbẹ̀rù àti fún ìrètí nǹkan wọn ni tí ń bọ̀ sórí ayé nítorí àwọn agbára ọ̀run lẹ ó mìtìtì èyí ni Jesu Kristi sọ kí àwọn ọmọ ẹ̀yìn kí ó ba lè mọ̀ ṣáájú wípé ìgbà ìpọ́njú wípé yóò wà nínú ayé ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé kí a tujuka a jẹ́ kí ó yé wa wípé kí a gbẹ́kẹ̀lé Ọlọ́run èyí ni a fi ń bèèrè lọ́wọ́ ara wa wípé kí ni bíbélì sọ wípé ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú ní àkókò ìpọ́njú ní àkókò ebi ní àkókò èèyàn ní àkókò àìríjẹ ní àkókò àìrímu ní àkókò àìríṣẹ́ṣe ní àkókò tí ó jẹ́ wípé a ò tiẹ̀ lè rówó ilé san ní àkókò tí ó jẹ́ wípé a ò lè tọ́jú ọmọ dáadáa ní àkókò àìsàn ní àkókò àjàkálẹ̀ àrùn kí ni ó yẹ kí a ṣe nígbà tí a bá rí àwọn ìdààmú wọ̀nyí kí n tó sọ ohun tí ó yẹ kí a ṣe jẹ́ kí n fi tó ọ létí wípé àwọn tí kò lọ́lọ́run àwọn tó jẹ́ aláìgbàgbọ́ nígbà tí wọ́n bá rí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ayé àti ní àrọ́wọ́tó wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń ṣe ní àkókò ìdààmú ní àkókò àìsàn ní àkókò inúnibíni ní àkókò tó jẹ́ wípé ìpọ́njú pọ̀ fún àwọn ènìyàn ìkan àwọn ẹlòmíràn wọn a máa pokùnso jẹ́ kí a wo Samuel kejì orí kẹtàdínlógún Samuel kejì orí kẹtàdínlógún láti ẹsẹ ìkẹtàlélógún nítorí Ahitofeli sì rí i pé wọn kò fi ìmọ̀ tirẹ̀ ṣe ó sì di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní gàárì ó sì dìde ó lọ ilé rẹ̀ ó sì palẹ̀ ilé rẹ̀ mọ́ ó sì so ó sì kú a sì sin sí ibojì bàbá rẹ̀ èyí jẹ́ àkókò ogun àkókò wàhálà nítorí wípé Absalom dìde ogun sí bàbá rẹ̀ Dáfídì Ahitofeli yìí ó kí Absalom lẹ́yìn nigba ti o wa ri wi pe imoran ati imo ti ohun fun Absalomu pe ko mu se o si ro wi pe bi Dafidi bi o ba segun Absalomu o daju wi pe o ni lati fi iya je ohun nitori iya ati iponju ti nbo ti Absalomu ti o fe fa wa si ori ara re ati si ori Ahitofeli eni Ahitofeli ni o fi lo poku so eni a ma ri wi pe opolopo ma nse ni aye ti wa yi nitori wi pe won ko ni igbagbo ninu Olorun won ko ni igbagbo wi pe bi nkan ti le le loni wi pe yo ro lola won ko ni igbagbo wi pe o sese bi ekun pede ale kan wi pe ayo nbo lo ro nitori aini reti won nitori aini igbagbo won nitori aile igbekele Olorun nitori won ro gbogbo nkan pin wi pe ko tun se ohun ti anduro de iru awon eni be won lo pokun so won si ku iru eni ti o se para re bayi boya o ro wi pe ohun fe pokun so lati bo kuro ninu ijogbon lati bo kuro ninu ibinu lati bo kuro ninu iponju iru eni be o fi ara re sinu orun apadi laito ojo yo se wa nibe titi lai yo ma jo ninu ina joku titi lai lai nitori be oye ki o ye wa we pe bi a ba ni wahala bi a ba ni inu ni bini bi a ba ni iponju bi a ba ni idamu okan eyi ko so wi pe ki a lo pokun so o ye ki a mo wi pe a ni Olorun o ye ki a mo wi pe Olorun yo gbo ti wa o ye ki a mo wi pe Olorun yo pese fun wa ohun ti o ye ki a se ni wi pe ki a ro lu Olorun ki a lo si odo Olorun ki a gbadura ki a wole fun Olorun ki a so fun wi pe ohun ni igbekele wa kini awon elomiran ma nse ni akoko idamu bayi ohun ti awon elomiran ma nse ni wi pe won a lo da majemu pelu satani ati pelu awon emi okunkun se oranti ohun ti a so ni ose ti o koja nigbati mo fi la oloye ewu ti o wa ninu gbigbekele eniyan ewu ti o wa ninu gbigbekele oro ewu ti o wa ninu gbigbekele eleran ara ti mo fi so fun o wi pe awon elomiran won ba iku da majemu won ba iku kumule awon elomiran won pada lo sinu egbe okunkun won so wi pe awon fe abo se oranti wi pe aka ninu Isaiah ni ose ti o koja wi pe iru eke abo eke be wi pe omi ti o kun gege bi idaju Olorun ni o gba won lo ati wi pe gbogbo majemu ti awon won yi ti won ba ikuda gbogbo majemu ti awon iwon yi ti won ba ipo ikuda wi pe idaju Olorun ni o gba won lo patapata ari iru eni bayi ninu bibeli Saulu oba kini ni Israeli ti o tun lo wa awon abokulo awon aje awon oso ti o nfe lati gbo nkan kan lenu won igba ogun na ni igba ogun o je igba ti okan ma ko ruru igba ogun o je igba ti irewesi ma de ba okan igba ogun igba ini igba iyan igba irije igba irimu o je igba ti okan ma da mu pupo iru akoko yi ni Saulu wa won ti wo pe Saulu je eni to ti ni iyipada okan eni ti o ti ni okan titun ti a fun latowo Olorun sugbon nigba yi o dabi eni wo pe ohun paapa o ti ko Olorun sile ni igba ti o koko dori oye o ti ari ti o se ni wo pe gbogbo awon elemi okunkun gbogbo awon ti o je wi pe won ko l'Olorun ti won lo emi alalupaida emi oso emi aje gbogbo won ni Saulu ni o le kuro ni ilu ti ko je ki won ki ori bi gbe sugbon nigba ti o wa ri idamu o tun wa wa won kaakiri wo Samueli kini ori kejidinlogbon Samueli kini ori kejidinlogbon lati ese ikeje Saulu si wi fun awon iranse re pe e ba mi wa obirin kan ti o ni emi aboku soro emi o si to lo emi o si beere lodo re awon iranse re si we fun o pe wo obirin kan ni endori ti o ni emi aboku soro soran ti pe mo ni Saulu yi tele tele o ni iyipada okan e je ohun ti a ma n pe ni igbala ninu majemu titun e je ohun ti a ma n pe ni ki eniyan ki o di atun bi ninu majemu titun a fun ni okan miran okan titun ṣùgbọ́n ó ti di apẹyìndà kò lè bọ́lọ́run sọ̀rọ̀ mọ́ kò mọ̀ wípé bí onígbàgbọ́ bí ẹni tí ó ti ní ìyípadà ọkàn ó bá ní wàhálà bó bá ní ìpọ́njú bó bá ní ìdààmú bó bá ní inú níbí ni bí ó bá ní ogun ní ìgbésí ayé rẹ̀ ogun abẹ́lé ohun tí ó yẹ kí a ṣe ni wípé ó yẹ kí a rọlu ọlọ́run ó yẹ kí a dọ̀bálẹ̀ gbalaja níwájú ọlọ́run kí a sọ fún ọlọ́run wípé bá a ti tó rèé o bá a ṣe rí rèé o bí agbèsè ayé wa ti rí rèé a ń fẹ́ kí ọlọ́run kí ó wá ràn wá lọ́wọ́ sọlù ò lè ṣe bẹ́ẹ̀ kò lè ronú pàdà àwọn nǹkan tí ó ti wá sí ìgbésí ayé rẹ̀ èyí ni àfihàn wípé ìṣe ṣe sọlù yìí níhìn-ín jẹ́ kí a wò ó nígbà tí ó kọ́kọ́ dórí yìí mo sọ tẹ́lẹ̀ wípé ohun tí ó ṣe ni pé ó lé irú àwọn ènìyàn wọ̀nyí ó lé wọn kúrò ní ìlú ó lé wọn kúrò ní orílẹ̀-èdè Ísíráélì ní ẹsẹ̀ ìkẹsàn-án obìnrin náà sì dá a lóhùn pé wò ó ìwọ sáà mọ ohun tí Sọ́ọ̀lù ṣe tí òun ti ké àwọn abókùúsọ̀rọ̀ obìnrin àti àwọn abókùúsọ̀rọ̀ ọkùnrin kúrò ní ilẹ̀ náà ǹjẹ́ èha ṣe tí ìwọ dẹkùn fún ẹ̀mí mi láti mú kí wọn kí ó pa mí obìnrin yìí tí ó jẹ́ abókùúsọ̀rọ̀ tí ó ní ẹ̀mí abókúlò ẹ̀rú bà á nígbà tí ó gbọ́ orúkọ Sọ́ọ̀lù kò mọ̀ wípé Sọ́ọ̀lù ti di apẹyìndà kò mọ̀ wípé ohun tí Sọ́ọ̀lù kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èébì rẹ̀ tí ó ti jáde láti ẹnu rẹ̀ ó tún fẹ́ kó wọn jẹ ìwọ ń kọ́ ẹlòmíràn ìwọ tó ti jẹ́wọ́ níwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé a ti gba ọkàn rẹ là tí o ti sọ wípé o ti kúrò láàrin àwọn tí ó ní ẹ̀mí kẹ́mí ẹ̀mí tí ó ń gbé wọn ṣánlẹ̀ o ti kúrò nínú ìjọ tí wọ́n ti ń wọṣọ funfun tí wọ́n mu omi láti inú ìgò o ti kúrò láàrin àwọn tí wọ́n lọ sí etí òkun tí wọ́n rò wípé etí òkun ni agbára wà o ti kúrò ní àárín àwọn oṣó àti àjẹ́ àwọn ẹlòmíràn tí wọ́n ti kúrò láàrin irú àwọn ènìyàn bẹ́ẹ̀ bí wọ́n bá ní wàhálà ó ṣeé ṣe bóyá wọ́n ti ń gbàdúrà wọn ò sì tí ì bímọ tàbí iṣẹ́ ni ò sí tàbí owó ni ò dúró lọ́wọ́ wọn tàbí wọ́n gbìyànjú láti kọ́lé fún ìgbà pípẹ́ ṣùgbọ́n wọn ò tí ì lè kọ́lé yìí tán a máa ń rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn a tún máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn adáhunṣe wọn a tún máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí àwọn tí wọ́n ń rúbọ àwọn tí máa ní lọ mú ẹran wá lọ mú tibí wá lọ mú tọ̀hún wá ìwọ tó o ti lọ lọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ tó o ti gba Jésù Kristì gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ tó o ti jẹ́rìí ìgbàlà ní ìdàpọ̀jú-ilé àti lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn èéṣe tá a tún rí ọ tó jẹ́ ẹ̀wọ̀ náà ló tún mú adìẹ sábẹ́ agbádá tó tún lọ ń bá bàbá àsàlẹ̀ kan lóru ó jẹ́ ìwà apẹyìndà èyí ni a rí tí Sọ́ọ̀lù ṣe àwọn ẹlòmíràn wọn aṣọ funfun tó ti jó tẹ́lẹ̀tẹ́lẹ̀ èéṣe tí ó tún jẹ́ wípé ìwọ ló tún lọ sọ́dọ̀ abániránṣọ ló ní kí wọ́n rán aṣọ funfun kì í ṣe dípà ló ń lọ ní sáàránṣọ fún mi sáàránṣọ mo mọ nǹkan tójú mi ń rí mo mọ ìyà tí mo ń jẹ mo mọ ìpọ́njú tí mo ń bá pàdé ọmọ ò lè lọ àwọn ọmọ ò lè lọ sílé ìwé ìyàwó ò ń jẹjẹ àwọn àna pàápàá ojúṣe tó yẹ kí n máa ṣe fún àwọn ẹbí mi àti fún àwọn àna mi ò lè ṣe inú aṣọ fún mi ẹbí nǹkan tó bá máa dá kó dá ẹ ò mọ nǹkan tó ń ṣe o mọ̀ wípé o fẹ́ kí ọlọ́run kí ó kọ ẹ̀yìn sí ẹ o fẹ́ kí sàtánì kí ó tún máa dààmú rẹ àwọn ẹlòmíràn ẹbí àníri wọn ní ilé ìsìn wọn tún lọ sọdọ àwọn abókùúsọrọ àwọn abókùúlò wọn lọ sọdọ àwọn oṣó àwọn àjẹ nítorí pé wọn fẹ bímọ bí o bá sì bímọ pé arábìnrin ṣé ò sí nǹkan o ẹ má jẹ kí ẹsẹ yín kí ó yẹ nílé ọlọrun o a ò rí yín déédéé ṣé kò sí nǹkan a ní kò sí nǹkan a ní ṣùgbọ́n sìn mo ti mọ ibi tágbára wà nítorí pé ṣé o mọ èmi náà ọmọ dífà ni mí ó pẹ́ ta àti jọ ń lọ ṣùgbọ́n wò mí báyìí láti ìgbà tí mo ti délé ọkọ mi ò lóyún kan látàárọ̀ dalẹ́ rí ṣùgbọ́n mo ti débì kan sìn hàn ibẹ̀ tó bá débẹ̀ agbára wà ń bẹ̀ irú agbára wo agbára òkùnkùn agbára tó ń rán ènìyàn lọ sọ́run àpáàdì agbára tó ń gba ọmọ látọ̀dọ̀ igi agbára tó ń gba ọmọ látọ̀dọ̀ àwọn ẹ̀mí èṣù ọmọ tó máa ṣekú pa ẹ́ ló fẹ́ lọ gbà lọ́dọ̀ igi àwọn ọmọ ráhùn ràhùn ọmọ tí kìí gbọ́ tayé ọmọ tí kìí mọ nǹkan kan ọmọ tí ó jẹ́ pé bó ràn lọ sílé ìwé kò nílè lọ irú ọmọ wo ló ń fẹ́ o mọ̀ wípé irú àwọn ọmọ bẹ́ẹ̀ àwọn ọmọ tó tún dá wàhálà kún wàhálà lórí òbí ni nítorí bẹ́ẹ̀ wọ́n sọ pé àwọn ti rí bí kan tí agbára wà kò síbòmíràn tágbára wà nínú jésù lágbára wà nínú ẹ̀jẹ̀ jésù lágbára wà ninu eko yin rere lagbara wa ninu adura ninu oruko Jesu ni agbara wa elomiran tun ma lo ko oruko awon angeli a lo si pade a lo ri won won se pade eta nibikan ipade eta gbangba na won daruko angeli won wa ni anfani se mo pe nibi o so lati ri oluso agutan wa a wa ni church na a wa ninu ijo odun kan odun meji ati e fe ri oluso agutan a le ri oluso agutan gba ti mo lo si pade eta gbangba nibikan ti mo so pe mo fe ri evangelist kia ni mo ri evangelist on lo adako awon oruko angeli on lo fun mi nkan to ma se ku pa eniyan o fe gba ijoba olorun lowo re eyi ni ari ti Saul se wo ese ikejo Saul si pa ara re da o si mu a aso miran wo o si lo awon awon omokunrin meji si pelu re won si wa si odo obirin na li oru won fi okunkun boju o si wi pe emi be o bi emi aboku soro da nkan fun mi ki o si mu eni ti emi o daruko re fun o wa si oke fun mi eyi ni awon elomiran ma nse ni akoko idamu ni akoko airije ni akoko wahala iru awon eniyan be won je awon ti ko foriti ni Matthew ori kerin lelogun Matthew ori kerin lelogun ese ikejila ati nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori be olorun kilo fun wa we pe ki a ma se bi awon ti ko lo olorun kini ari ti awon elomiran ton ma nse ni akoko idamu akoko airije akoko airimo awon elomiran won teko leti won lo si oke okun bi o ti le je wi pe lohun ko si egbe awon onihin rere ko si bi ti won ti le gbo oro olorun lekun rere sugbon sibe sibe won sa lo awon elomiran bi won ti le fe fi to oluso agutan leti ki se lati gba emo ki se wi pe ki a le to won si ona ti o dara ohun ton ma nse ni pe won kankan iwe here here kan won so pe oluso agutan o pe ti mo tin gbe iroyin pe mo fe lo si ile okere nitori pe awon mo ro njeje nihin iyawo ori nkan nihin e bayi nlo e bayi nse nitori be awon ti lo e ka ma gbadura fun o iru adura be se adura adura to le duro de adura to le wa gba fun ara re o ti lo o wa nko iwe ranse wi pe ki oluso agutan ki o ma gbadura fun o se ife olorun niye se eyi ki se iwa awon alaigbagbo akoko si fun mi lati ka nkan wonyi ninu bibeli nitori pe opolopo ni o se awon nkan wonyi awon elomiran won ki ronu pada ni akoko iponju eti iponju yi iba mu somo olorun eti ekun won omije won iba mu won somo olorun eti iponju ati iya to nje won eti iba mu won somo olorun won ki se be ni akoko iponju akoko airije won tun ma bu olorun won tun ma ba olorun ja je ke awo iwe ifihan ori kesan iwe ifihan ori kesan ese ogun ati ese ikokan lelogun sugbon awon eniyan yoku ti akoti ipa eyonu wonyi ti akosi ti ipa eyonu wonyi pa won si kosi ronuku ada ise owo won won ki won ki o ma se sin awon emi esu ati ere wura ati ti fadaka ati ti ide ati ti okuta ati ti gimo awon ti ko le riran tabi ki won gboran tabi ki won rin be ni won ko ronuku ada eniyan pipa won ati oso won ati agbere won ati ole won eni ari ti awon ti o wa ninu aye nse we pe bi wahala ti le wa bi iponju ti le wa eti won iba fi wa si odo olorun eti won iba sa si abe ojiji olodumare eti won iba ro mo agbelebu kristi won ki nse be won ton ma nse ni pe won ton ma tesiwaju ni iwa ese won sugbon awa ti aje ti olorun awa ti ati ni igbala awa ti a mo olorun gege bi oluwa ati olugbala wa kini o ye ki a se ni akoko iponju ohun kini ti o ye ki a se asofa ninu bibeli ninu johanu ori 14 ese ikini johanu ori 14 ese ikini e ma se je ki okan yin daru e gba olorun gbo e gba mi gbo pelu eyi ni isise akoko ti oni igbagbo ni lati gbe ni akoko ikonju akoko aisan akoko inu ni bini oni e ma se je ki okan yin daru ohun ti esu ma n gbiyanju lati se ni wepe bi abani idamu bi abani wahala bi abani inu ni bini a je ki aya ki o po wa amu idamu wo inu okan wa a je ki a gbagbe awon iliri olorun a je ki a gbagbe ati gbadura ati kepe olorun eni olorun eni jesu kristi fi so fun a wi pe ki a seso lori okan wa ki a seso lori iro inu wa ki a ma se je ki okan wa daru ki a gba olorun gbo se o mo wi pe olorun o je alagbara ki ba ti ni ko si ko sese fun olorun ki o si ranti wi pe opolopo ise iyanu ti an ka nipa re won je awon ise iyanu ti o sele ni akoko iponju akoko inu ni bini akoko iya fun awon omo olorun awon elomiran won ma ro wi pe e se ti a fin ni iponju bayi e se ti a fin ni ajalu wahala bayi o ye ki o mo wi pe akoko iponju ni a ma agbara olorun wo awon ise iyanu ti olorun se fun awon omo israeli ninu majemu lailai wo ise iyanu ti olorun se ti an ka nipa re ninu majemu titun akoko wo ni olorun se awon ise iyanu won yi se ranti awon omo israeli ti mo menu kan leekan ori wi pe won lo ni ona ni ageju bi won ti de eti okun pupa be ni ari wi pe awon omo egypt ti won gbekele keke ti won gbekele esin be ni won le won ba igba yi gan ni agbara olorun ni o farahan ranti wi pe ise iyanu yi ti pinpin okun pupa niya o je akoko iponju akoko iya akoko idamu fun awon omo israeli ranti ti a ba nso wi pe odi jericho wo lule akoko wo ni odiri jericho wo lule o je akoko iya o je akoko ogun fun awon omo israeli se ranti pe joshua o gbadura o ni ki oorun ki o duro ni ipo re ki osupa ki o duro ni ipo re akoko wo ni akoko ogun ni se ranti isegun ti dafidi ni lori golati akoko wo ni akoko wahala ni akoko ogun ni nitori be o ye ki o ye wa wi pe opolopo awon ise iyanu ti anka o je akoko iponju fun awon omo eyin awon ti o tele olorun bi a ba si wo inu majemu titun bi a ba so wi pe jesu kristi ti dide o si so fun ikun omi ati awon nkan ti o n bi lu omi wi pe ki o dake je akoko wo ni akoko wahala ni akoko ti awon omo eyin ti okan won daru ti okan won daamu ti won ke pe oluwa se ranti wi pe igba ti a so wi pe ile tubu si sile a si tu gbogbo ede awon ti o wa ninu tubu akoko wo ni akoko ti saulu paulu nisisiyi ati sila ti won jiya akoko igan ni a ri pe olorun mu wahala awon kuro nitori be ranti awon ileri olorun o ranti shedraki mishaki ati abednego bi a se tu won sile bi a se da won sile kuro ninu ina ileru akoko wo ni akoko inu ni bini lati odo nebukadnezari nitori be bi idamu ba de o ye ki idamu yi ki a so di akoko ise iyanu bi a ba ni inu ni bini ki a so akoko inu ni bini yi ki a so di akoko ise iyanu bi a ba ni iponju airije airimu airowo lesan ki a so akoko wahala yi ki a so di akoko ise iyanu nitori be e ma se je ki okan yin daru e gba olorun gbo e gba mi gbo pelu e gba jesu kristi gbo pelu ni jesu kristi nso fun wa ki se be nikan wo tesalonika keji ori kini ese ikeje tesalonika keji ori kini ese ikeje ati fun eyin ti a npon loju isimi wa isimi pelu wa nigba iparahan jesu oluwa lati orun wa lati ninu owo ina pelu awon angeli alagbara re o ni awa ti a npon loju awa ti a ni wahala awa ti a da yapo ki a simi ninu iliri Olorun, ki a simi pelu awon ayanfe, ki a simi pelu awon eniyan mimo, ki a ma se je ki okan wa ki o daamu, ki a ma ma sa soke sa sodo ni wiwa iran lowo lo si odo awon eniyan, ki a ko gbo aniyan wa le Oluwa nitori ohun se itoju wa. Wo Peteru kini ori karun ese ikeje, Peteru kini ori karun ese ikeje, e ma ko gbo aniyan yin le nitori ti ohun se itoju wa. Je ki a wo ori Dafidi ori ogofa lekan, ori Dafidi ori ogofa lekan, eyi ni ni okan eji okan lati ese ikini. Emi o gbe oju mi si ori oke won ni, nibo ni iran lowo mi ti nwa. Nihi ni olorin Dafidi lo so fun wa wipe nigbati ko si iranwo ninu aye, nigbati ko si iranwo ni isalele, nigbati ko si iranwo ni ogun, nigbati ko si iranlowo lodo awon eniyan, wipe ohun o gbe oju si ori oke won ni, nibi ti iranlowo yo ti wa, iranlowo mi ti owo Oluwa wa ti o da orun ohun aye. Eni o ye ki o je idakoro ora idakoro wa, eni o ye ki o je igbekele wa, eyi ni o ye ki o je itileyin fun eni kokan wa. Iranlowo mi ti owo Oluwa wa, Oluwa ti ki ba ti, Oluwa ti oro re ki ye, Oluwa ti ileri re ki ta se. Iranlowo mi o ti owo Oluwa wa, Oluwa ti o da orun ohun aye. Bi o ba ro lori oro ti an ka yi, Oluwa ti o ni agbara to tobi to bege to ga to bege lati da orun ohun aye, awon nkan kekeke ti o wa ni igbesi aye wa, awon nkan won yo ha soro fun Olorun ti ki yo le se rara. Ko so to soro fun Olorun lati se. Ni ese keta, ohun ki o je ki ese re ki o ye, mi o gbo ami re to, ohun ki yo je ki ese re ki o ye. Eni ti o npa omo ki o to gbe ki esi, eni ti npa Israeli mo ki to gbe. Beni ki sun Oluwa le olupamo re, Oluwa le ojiji re, le owo otun re. Orun ki yo pa o nigba osan, tabi osopa nigba oru, Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo, Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo. Iba se ibi ajakale arun, iba se ibi aisan, iba se ibi airije, ibi airimu, ibi iyan, ibi ogun abele. Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo, yo pa okan re mo, Oluwa yo se pa alo ati abo re mo lati igba yi lo ati titi lai lai. E je ki a dide ki a so fun Olorun wipe ireti wa wa ninu Olorun. E je ki a dide ki a gbadura si Olorun, ki a ke pe Olorun bi o ba ti je apeyinda, bi o ba ti je awon ti o tun pada lo si odo awon emi abokulo, ti o tun pada lo si odo awon oso ati awon aje, ti o so wipe ohun wa omo kaakiri, ohun wa ise kaakiri, ohun wa dukia aye yi lodo awon esu ati emi ati awon emi esu. So fun Olorun wipe oronu pada lati isinsin lo, wipe iwo ma gboju re si ori oke won ni, nibi ti iranlowo re tin wa, wipe lati isin lo iranlowo re yo ma ti odo Oluwa wa, ati wipe o yo ma pa omo alo re ati abo re, yo je olupamo re ni igba gbogbo, ni akoko wahala yi, ni akoko inu nibiri, ni akoko ikunju, ni akoko oda, ni akoko airije, ni akoko airimu. E je ki a gbekele Olorun, e je ki a simi le Oluwa, e je ki a ko gbogbo aniyan wa ki a ko le Oluwa. E je ki a gbadura pelu igbagbo, ki a mo wipe Olorun fun ara re ti o da orun ati aye, o tobi to lati gba wa, o tobi to lati pese fun wa, o to o si ni nkan to lati pese fun wa. E je ki a so fun Olorun wipe a o gbekele, a o dimu, a o duro ti titi de opin, ki a mo wipe bi ekun tile pe ti ale kan ayo n bo li owuro re, ati pe Jesu eni ti a n reti oni pe de. Bi o ba si ti de, yo ko awon ayan fe lo si ile ogo. Rolo Olorun
1: ti agbelebo Jesu Kristi mu yo so fun wi pe ninu wahala inu aye yi ninu ikoju inu aye yi wi pe o duro pelu Olorun o si pori ti titi de opin ati wi pe ire ofe Olorun yo wa pelu re Olorun yo so ma pa omo yo ma toju re yo ma pese fun oni kikun lati inu oro re ninu ojo so fun Olorun wi pe igbekele re wa ninu Olorun epe igbekele re ko si ninu ohun aye yi ko si ninu awon agbara okuku ninu aye yi ko pe igbekele re o wa ninu Olorun nikan soso

0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Bí ṣe ni ti Jacobu sí ènìyàn gbogbo orí ìkarùn-ún ẹ wá ní ìsinsìn yìí ẹ̀yin ọlọ́rọ̀ ẹ máa sọkún kí ẹ sì máa pohùn rírí ẹkún nítorí òṣì tí ń bọ̀ wá ta yín. Ọ̀rọ̀ yín dìbàjẹ́ kòkòrò sì ti jẹ aṣọ yín. Wúrà òun fàdákà yín dípara ìpara wọn ni yóò sì ṣe ẹlẹ́rìí sí yín tí yóò sì jẹ ẹran ara yín bí iná. Ẹ̀yin ti kó ìṣúra jọ di ọjọ́ ìkẹyìn. Kíyèsí ọ̀yẹ́ àwọn alágbàṣe tí wọ́n ti ṣe ìkórè oko yín èyí tí ẹ kò san ké rárá àti gbé àwọn tí ó ṣe ìkórè sì ti wọ inú etí Olúwa àwọn ọmọ ogun. Ẹ̀yin ti jẹ adùn ní ayé, ẹ̀yin sì ti fi ara yín fún ayé jíjẹ, ẹ̀yin ti bọ́ ní ọjọ́ pípa, ẹ̀yin ti dá ẹ̀bi fún olódodo, ẹ sì ti pa á, òun kò kọjú ìjà sí yín. Nítorí náà ara ẹ mú sùúrù títí di ìpadàwọ̀ Olúwa. Kíyèsí àgbẹ̀ a máa retí èso iyebíye ti ilẹ̀, a sì mú sùúrù dé títí di ìgbà àkọ́rọ̀ àti àrọ̀kúrò òjò. Ẹ̀yin pẹ̀lú ẹ mú sùúrù, ẹ fi ọkàn yín balẹ̀ nítorí ìpadàwọ̀ Olúwa kù sí dẹ̀dẹ̀. Ẹ má ṣèkùn sí ọmọ nìkejì yín ara kí a má bàa da yín lẹ́bi. Kíyèsí onídàájọ́ dúró lé ẹnu ilẹ̀kùn. Ará mi, ẹ fi àwọn wòlíì tí ó ti ń sọ̀rọ̀ ní orúkọ Olúwa ṣe àpẹẹrẹ ìyà jíjẹ àti sùúrù. Ṣáwo àwa máa ka àwọn tí ó farada ìyà sí ẹni ìbùkún. Ẹ̀yin ti gbọ́ ti sùúrù Jóòbù, ẹ̀yin sì ti rí ìgbẹ̀yìn tí Olúwa ṣe, pé Olúwa kún fún ìyọnú, ó sì ní àánú. Ṣùgbọ́n ju ohun gbogbo lọ, ará mi, ẹ má ṣe búra, ìbá ṣe ìfi ọ̀run búra tàbí ilẹ̀ tàbí ìbúra kí búra mìíràn. Ṣùgbọ́n jẹ́ kí bẹ́ẹ̀ ni yín jẹ́ bẹ́ẹ̀ ni, àti bẹ́ẹ̀ kọ́ yín jẹ́ bẹ́ẹ̀ kọ́, kẹ má bàa bọ́ sínú ẹ̀bi. Inú ẹnikẹ́ni àbàjẹ́ nínú yín bí, jẹ́ kí ó gbàdúrà. Inú ẹnikẹ́ni adùn, jẹ́ kí ó kọrin mímọ́. Ẹnikẹ́ni ṣe àìsàn nínú yín bí, kí ó pe àwọn àgbà ìjọ, kí wọ́n sì gbàdúrà sórí rẹ̀, kí wọ́n fi òróró kùn ún ní orúkọ Olúwa. Àdúrà ìgbàgbọ́ yóò sì gba aláìsàn náà là, Olúwa yóò sì gbé e dìde. Bí ó bá sì ṣe pé ó ti dẹ́ṣẹ̀, a ó dáríjì í. Ẹ jẹ́ wọ ẹ̀ṣẹ̀ yín fún ara yín, kí ẹ sì máa gbàdúrà fún ara yín, kí a lè mú yín láradá. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe ní agbára púpọ̀. Ènìyàn onírú ìwà bí àwa ni Èlíjà, ó gbàdúrà gidigidi pé kí òjò kí ó má ṣe rọ̀. Òjò kò sì rọ̀ sórí ilẹ̀ fún ọdún mẹ́ta, òun oṣù mẹ́fà. Ó sì tún gbàdúrà, ọ̀run sì tún rọ̀jò, ilẹ̀ sì so èso rẹ̀ jáde. Ará, bí ẹnikẹ́ni nínú yín bá ṣìnà kúrò nínú òtítọ́, kí ẹnìkan sì yí i padà, jẹ́ kí ó mọ̀ pé ẹni tí ó bá yí ẹlẹ́ṣẹ̀ kan padà kúrò nínú ìṣìnà rẹ̀ yóò gba ọkàn kan là kúrò lọ́wọ́ ikú, yóò sì bu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Èyí ni òpin Epístẹ́lì ti Jákọ́bù sí ènìyàn gbogbo. Epístẹ́lì ìkíní ti Pétérù sí ènìyàn gbogbo. Orí ìkíní. Pétérù, apọ́stẹ́lì Jésù Kristì sí àwọn àyànfẹ́ tí ń ṣe àtìpó tí wọ́n tú káàkiri sí Pọ́ntù, Gàlátíà, Kapadókíà, Ásíà àti Bitínia. Gẹ́gẹ́ bí ìmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run Bàbá nípa ìsọdi mímọ́ ẹ̀mí sí ìgbọràn àti ìbùnwọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì, kí orí ọ̀fẹ́ àti àlàáfíà kí ó máa bí sí i fún yín. Olùbùkún ni Ọlọ́run àti Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjíǹde Jésù Kristì kúrò nínú òkú, sínú ogún àìdíbàjẹ́ àti àìlábàwọ́n, àti èyí tí kì í ṣá tí a ti fi pamọ́ ní ọ̀run dèyín. Ẹ̀yin tí a ń pamọ́ nípa agbára Ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a múra láti fihàn ní ìgbà ìkẹyìn, nínú èyí tí ẹ̀yin ń yọ̀ púpọ̀ bí ó tilẹ̀ ṣe pé ní ìsinsìnyí fún ìgbà díẹ̀, níwọ̀n bí ó ti yẹ, a ti fi ọ̀pọ̀lọpọ̀ ìdánwò bà yín nínú jẹ́, kí ìdánwò ìgbàgbọ́ yín tí ó ní iye lórí ju wúrà tí í ṣègbé lọ, bí ó tilẹ̀ ṣe pé iná ni a fi ń dánwò, kí a lè rí i fún ìyìn àti ọlá àti nínú ògo ní ìgbà ìfarahàn Jésù Kristì, ẹni tí ẹ̀yin fẹ́ láìrí, ẹni tí ẹ̀yin gbàgbọ́ bí ó tilẹ̀ ṣe pé ẹ kò rí i ní ìsinsìnyí. Ẹ̀yin sì ń yọ ayọ̀ tí a kò lè fi ẹnu sọ, tí ó sì kún fún ògo. Ẹ̀yin sì ń gba òpin ìgbàgbọ́ yín, àní ìgbàlà ọkàn yín, ìgbàlà tí àwọn wòlíì wádìí, tí wọ́n sì wá jinlẹ̀, àwọn tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ tí orí ọ̀fẹ́ tí ń bọ̀ fún yín. Wọ́n wádìí ìgbàwo tàbí irú sáàwo ni ẹ̀mí Kristì tí ó wà nínú wọn ń tọ́ka sí nígbà tí ó jẹ́rìí ìyá Kristì tẹ́lẹ̀ àti ògo tí yóò tẹ̀lé. Àwọn ẹni tí a fi hàn fún pé kì í ṣe fún àwọn tìkara wọn bí kò ṣe fún àwa ni wọ́n ṣe ìránṣẹ́ wọn nì tí a ń ròyìn fún yín ní ìsinsìnyí. Láti ọ̀dọ̀ àwọn tí ó ti wàásù ìrere fún yín pẹ̀lú ẹ̀mí mímọ́ tí a rán láti ọ̀run wá, ohun tí àwọn áńgẹ́lì ń fẹ́ láti wò. Nítorí náà, ẹ di ọkàn yín ní àmùrè, ẹ máa wà ní àìrékọjá, kí ẹ sì máa retí orí ọ̀fẹ́ ẹ̀nì títí dé òpin, èyí tí àwọn múbọ̀ fún yín wá ní ìgbà ìfarahàn Jésù Kristì. Bí àwọn ilé tí ọmọ ní àìfi ara yín dáṣà bí ìfẹ́kúfẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà sì jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo. Nítorí a ti kọ́ pé ẹ jẹ́ mímọ́ nítorí tí èmi jẹ́ mímọ́. Bí ẹ̀yin bá sì ń ké pe Bàbá, ẹni tí ń ṣe ìdájọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ olúkúlùkù ní àìṣe ojúṣàájú ènìyàn, ẹ máa lo ìgbà àtìpó yín ní ìbẹ̀rù, niwọn bi eyin ti mọ pe a ko fi ohun ti dibajera yin pada bi fadaka tabi wura kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko ni abuku ti ko si ni abawon ani eje kristi eni ti a ti mọ tele ni tooto saju ipelese aye sugbon ti a fi han ni igba ikeyin won yi nitori yin ani eyin ti o ti pase re gba olorun gbo eni ti o ji idide kuro ninu oku ti o si fi ogo fun ki igbagbo ati ireti yin ki o le wa lodo olorun niwọn bi eyin ti we okan yin mo nipa igboran yin si otito nipa emi si ife ara ti ko ni etan e fi omo ni keji yin gidigidi lati okan wa bi ati tun yin bi ki se lati inu iru ti dibaje wa bi ko se yi ti ki dibaje nipa oro olorun tin be laye ti o si duro nitori pe gbogbo eran ara dabi koriko ati gbogbo ogo re bi itana koriko koriko a ma gbe itana re a si re sile sugbon oro oluwa duro titi lai oro yi na si ni irere ti a waasu fun yin.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
2: Eje ki agbadura baba wa tin be le orun adupe lowo yin pe po wun yin ninu anu yin lati fa wa mo odo ara yin adupe pe lojojumo nigba ti a ba wa si yin ni e ma npo wa pelu onje eye je an bebe loni we pe ki e tun fi onje eye yi bo wa loruko Jesu abeyin we pe gege bi imole oro yin yo ti wo inu okan wa we pe ki okunkun ki o sajade loruko Jesu abebe we pe gege bi ati je alai lagbara we pe bi ati wa si odo yin ti a gboro yin ti a o se gbadura we pe agbara atorun wa yo je ti wa loruko Jesu e la wa loye e se wa loju e ko wa e je ki eyi ti a ko ninu oro yin ki o mu wa dagba soke nipa ti igbagbo adope o pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. Fun igba die ni a ti n keko lati inu Kolose ati ka ori kini a si ti keko lesese ninu gbogbo awon ese ti o wa ninu ori kini nisisiyi ati bo si ori keji loni a n wo ese kejo titi de ese ikewa eje ki a si bibeli wa si Kolose ori keji lati ese ikejo de ese ikewa ma fi oju ka bi ati n ka fun o e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi etan eniyan gege bi ipilese eko aye ti ki se bi ti Kristi nitori pe ninu re ni gbogbo ekun iwa Olorun gbe li ara iyara a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara awon ese meta wonyi ni awo adura wa ni wo pe ki Olorun emi ki o tumo awon oro wonyi ninu okan wa ki awa ti o ti dabi eni wo pe a nfi afefe eko keko gba kakiri ki a le duro sinsin ki a le fese mule ki a si le duro ninu eko Kristi ki a ba le se wa pe ki a si pese wa sile fun bibo Jesu Kristi Oluwa wa. Gege bi eko ti a ti ko tele a ri pe awon eleko ike ati aladamo ti n yo awon eniyan mimo ti won wa ni Kolose lenu pelu awon oro asan ti ko lese nile won ti dide won si ti n da okan awon onigbagbo ti o wa ni Kolose ru nihin ni Paulu gbogun ti awon adamo eko eke wonyi o si n kigbe tantan lati kilo fun awon onigbagbo tooto wepe ki a ma se tan won je wepe ki a ma se pa won lokan pada ki won ma ba sobo kuro ninu ore ofe o fi han gbangba pe awon woli eke wonyi won je eletan àti apanirun ó sì ń kìlọ̀ fún wọn ó ń gba àwọn onígbàgbọ́ tòótọ́ níyànjú wípé kí wọ́n máa ṣọ́ra láti má fi ààyè sílẹ̀ fún ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ láti rí ààyè wọlé èyí ni ìkìlọ̀ kan náà tí ọlọ́run fún wa láti inú àwọn ẹsẹ̀ tí a kà wọ̀nyí àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí ẹsẹ̀ ìkẹjọ ìkẹsàn àti ìkẹwàá wọ́n jẹ́ kí ohun mẹ́ta kí ó yé wa dáradára ìkíní ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run ìkejì ewu àwọn ẹ̀kọ́ èké bí a bá gba ẹ̀kọ́ èké láyè ní ìdílé wa ó ṣeéṣe láti ọ̀dọ̀ ọmọ tàbí láti ọ̀dọ̀ aya wa tàbí láti ọ̀dọ̀ ọkọ tàbí alábàgbé ó yẹ kí a mọ̀ wípé ewu púpọ̀ ni ó wà nínú kí a gba ẹ̀kọ́ èké láyè ní ìdílé wa ìkẹta ìdákọ̀rọ̀ fún ọkàn yẹ kí a wò ó láti ìkórí kìíní ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run nínú kólósè orí kejì ẹsẹ̀ ìkẹjọ paulu ń sọ wípé ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asándìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé kìí ṣe bí ti kristi ìgbà gbogbo ni àwọn ẹ̀kọ́ búburú àti àṣà búburú máa ń làkàkà láti yí àwọn ènìyàn ọlọ́run padà kúrò nínú òtítọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run pàápàá fún ara rẹ̀ ó máa ń rán àwọn ìránṣẹ́ rẹ̀ láti jẹ́ kí ó di ímọ̀ fún wa wípé kí a ṣọ́ra ó máa ń kìlọ̀ fún àwọn ènìyàn rẹ̀ ní gbogbo ìgbà àti láti ìran dé ìran àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń kọ́ni ní òtítọ́ ní ọ̀nà tí ó hàn gbangba tí ó sì hàn kedere láti pa àwọn ọmọ ẹ̀yìn kristi mọ́ kúrò lọ́wọ́ ìṣìnà àti èké ó dájú wípé bí a bá wà nínú ìmọ́lẹ̀ òkùnkùn kì yóò lè ráyè jọba ní ìgbésí ayé wa bí a bá ń tẹ̀lé ọlọ́run ní ẹsẹ̀ ògbèjì ó dájú wípé sàtánì kí ó lè rí àyè láti fà wá kúrò láti ọ̀dọ̀ ọlọ́run àti wípé bí a bá jáfáfá nínú ìmọ̀ òtítọ́ gbogbo ẹ̀kọ́ ìṣìnà àti àṣà ìṣìnà kí ó lè ráyè ní ìgbésí ayé wa gbogbo wọn pátápátá ni wọ́n wò lulẹ̀ níwájú wa èyí ni a fi ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí wọn kí ó máa kíyè sára kí a máa kíyè sára jẹ́ wípé kí a máa ṣọ́ra ó yẹ kí a mọ̀ wípé ìkìlọ̀ tí paulu apostoli tí ó fún àwọn ará kólósè ìkìlọ̀ yìí kan náà ni ọlọ́run fún wa tí ó sì ti fún gbogbo àwọn tí wọ́n gba ọlọ́run gbọ́ láti ìṣẹ̀dálẹ̀ tàbí láti ìbẹ̀rẹ̀ nínú deuteronomy orí kẹtàlá láti ẹsẹ̀ ìkíní bí wòlíì kan bá hù láàrin rẹ tàbí alála kan tí ó sì fi àmì tàbí iṣẹ́ ìyanu kan hàn ọ́ kí ẹ ṣe dáradára ó ní bí wòlíì kan tàbí alála kan bí ó bá jáde bí ó bá dìde tí ó sì fi àmì àti iṣẹ́ ìyanu kan hàn ọ́ tí àmì náà tàbí iṣẹ́ ìyanu náà tí ó sọ fún ọba ṣe wípé ẹ jẹ́ kí a tẹ̀lé ọlọ́run mìíràn ọlọ́run àjèjì lẹ́yìn tí ìwọ kò tí ì mọ̀ rí kí a sì máa sìn wọ́n ìwọ kò gbọdọ̀ fetí sí ọ̀rọ̀ wòlíì náà tàbí alála náà nítorí pé olúwa ọlọ́run yín ń dán yín wò ni láti mọ̀ bí ẹ̀yin bá fi gbogbo àyà yín àti gbogbo ọkàn yín fẹ́ olúwa ọlọ́run yín lẹ́yìn olúwa ọlọ́run yín ni kí ẹ̀yin kí ó máa rìn òun ni kí ẹ sì máa bẹ̀rù kí ẹ sì máa pa òfin rẹ̀ mọ́ kí ẹ sì máa gba ohun rẹ̀ gbọ́ ki esi ma sin ki esi ma faramo eyi ni ohun ti Mose eni Olorun ti o so fun awon omo Israeli o je ki o ye won we pe ohun ti se wahala popo lati ko won ni ilana Olorun ofin Olorun ni kikun ni o ti gbele won lowo ilana ati ase ti Olorun po ohun ohun ti fun awon omo Israeli o wa nso pon ki o to pe aye sile ki o si to fi won sile we pe ki won ki o sora o sese ki woli kan ki o dide ki o so we pe Mose ko mo so dara dara to o sese ki ala la kan ki o dide ki o so we pe eyi ti Mose gbele won lowo we pe ko kun to pon omo Israeli Mose nso pon we pe ki won ki o sora ki won ki o kiyesara ki won ki o ma je ki awon woli eke tabi awon alasodun alala ki won ki o si won lona eyi ni ikilo kana ti Olorun fun wa we pe awa ti a je ti Olorun awa ti a tele Olorun ke a sora ke a ma ba fi eko keko eko isina tabi eko eke gba wa lo kuro lodo Olorun awon elomiran ma nro we pe bi a ba nkilo fun wa lati enu oni wasu we pe ke a sora lodo awon woli eke won ma nfi esun kan wa we pe awa ti an kilo fun awon eniyan a ko ni ife nitori won ro we pe bi a ba ni ife ko ye ki a da enikeni lejo ko ye ki a so we pe enikan lo n wa su eko odi eko eke tabi elomiran lo n wa su ihin rere tooto kini a le fi pe oro ara awon eniyan wonyi kini a ti ri oro won si se otito ni won so wi pe bi a ba ni ife ni toto a ko gbodo so fun awon eniyan ki a si kilo fun won nipa awon eko eke ati awon woli eke e je ki a wo Matthew ori keje ese kedogun Matthew ori keje ese kedogun e ma kiyesi awon woli eke ti o nto yin wa le awo agutan sugbon apanije ikoko ni won ninu eyi ni Jesu Kristi omo Olorun ti o kun fun ife ife si Olorun ife si ijo Olorun ti o nkilo fun awon eniyan we pe ki a sora ki a kiyesi awon eke woli ti o nto wa wa ni awo agutan sugbon won je apanije ikoko e je ki a be lowo wa bi a ba ri awon omode ti won sere ni ita ti a si ri wipe apanije ikoko o be si gboro se bi a ba ni ife ni tooto se a o ma rerin a o fi awon omode wonyi sile lai kilo fun won rara bi o ba je wipe ni tooto le a ni ife awon omode wonyi bi a ti ri wipe apanije ikoko ti be si gboro o si ti n se ose fun awon eniyan o n pa won ni ipakopa a si ri awon omode ti won ko mo otun ya.

wọ́n sì ń fi wọ́n làkàlàkà, wọ́n sì ń rán wọn lọ sí ọ̀run ní àìròtẹ́lẹ̀. Ó yẹ kí a lè sọ fún àwọn ènìyàn, ó yẹ kí a lè kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọ́n kí ó kíyè sára. Bí ó bá jẹ́ pé nítòótọ́ ni a ní ìfẹ́, ìfẹ́ tí a ní yóò jẹ́ kí a kìlọ̀ fún àwọn ọmọ Ọlọ́run wípé kí a ṣọ́ra, kí a sì má gba ẹ̀kọ́ òdì, ẹ̀kọ́ èké láàyè láàrin wa àti ní inú ìjọ àti ní ìdílé wa. Wo Matthew orí 16 ẹsẹ̀ 6. Nígbà náà ni Jésù wí fún wọn pé ẹ kíyè sára, kí ẹ sì máa ṣọ́ra ní ti ìwúkàrà àwọn Farisí àti ti àwọn Sadusí. Kí ni Jésù ń sọ níyìn nígbà tí ó ń sọ wípé kí àwọn ọmọ ẹ̀yìn, àwọn onígbàgbọ́ tòótọ́, àwọn tí wọ́n ń lọ sí ọ̀run rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó máa kíyè sára ní ti ìwúkàrà àwọn Farisí àti àwọn Sadusí? Wo ìtumọ̀ ohun tó ń sọ ní ẹsẹ̀ 12. Nígbà náà lè ó tó yé wọn pé kì í ṣe ìwúkàrà tí àkàrà lè ó wí pé kí wọn kíyè sára rẹ̀, ṣùgbọ́n ẹ̀kọ́ ti àwọn Farisí àti ti àwọn Sadusí. Jésù kò fi di àwọn ọmọ ìhìn rẹ̀ létí wípé ẹ̀kọ́ òtítọ́ wà, ẹ̀kọ́ èké sì wà. Jésù la àwọn ènìyàn lóye wípé nítòótọ́ ni àwọn ajíhìn rere tí wọ́n ń sọ ọ̀rọ̀ ìjọba Ọlọ́run nítòótọ́ ni wọ́n wà. Lẹ́ẹ̀kejì, ọ̀ní ìdàkejì, ó yẹ kí a mọ̀ wípé nítòótọ́ ni àwọn ẹlòmíràn wà tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà. Àwọn wọ̀nyí jẹ́ bíi Farisí àti Sadusí. Jésù sì ń kí àwọn ọmọ ènìyàn nílọ̀ wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó kíyè sára, kí wọn kí ó má ṣe gba ẹ̀kọ́ àjèjì, ẹ̀kọ́ èké láàyè láàrin wọn. Nínú ìṣe àwọn apostelì orí 20 láti ẹsẹ 21. Nítorí tí èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi, ìkòkò búburú yóò wọ àárín yín lé àìdá agbo sí, àti láàrin ẹ̀yin tìkára yín lé àwọn ènìyàn yóò dìde tí wọn ó máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn wọn. Nítorí náà ẹ máa ṣọ́ra, nítorí àwọn ìkòkò wọ̀nyí ẹ máa ṣọ́ra, nítorí àwọn ènìyàn tí wọn ó dìde láti máa sọ̀rọ̀ òdì ẹ máa ṣọ́ra, nítorí àwọn tí wọn ó dìde láti fàyín kúrò lọ́dọ̀ Kristi láti fàyín sí ọ̀dọ̀ ara wọn ẹ máa ṣọ́ra. Kí ẹ sì máa rántí pé fún ọdún mẹ́ta èmi kò dẹ́kun àti máa fi omijé kìlọ̀ fún olúkúlùkù lé ọ̀sán àti lé òru. Ó yẹ kí a mọ̀ wípé ohun yìí kan náà ni àwa tí a jẹ́ ajíhìn rere, àwa tí a jẹ́ oníwàásù ìhìn rere ni a ti ń sọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti wà nínú ìjọ yìí fún ìgbà díẹ̀, ó rí wípé yálà lọ́sàn-án ni ọjọ́ ìsinmi, tàbí ní àṣálẹ́ ní òru ni ọjọ́ ajé, tàbí ní ọjọ́bọ̀ ni a ń kìlọ̀, ni a ń wàásù, ni a ń kọ́ni. Yálà láti ojúlé dé ojú ilé nínú ìpàdé ilé, tàbí ní àpéjọpọ̀ wa nígbà tí a bá péjọpọ̀, ni a ń kìlọ̀ fún wa nípa ọ̀rọ̀ Ọlọ́run. Yálà nínú ilé ìsìn wa ni, tàbí ní ìpàgọ́ ní ìparí ọdún, tàbí ní ìgbà mìíràn, ni a máa ń jẹ́ kí ó yé wa yékéyéké bí ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti rí. Èyí ni Paul ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ kí wọn kí ó kíyè sára, kí wọn kí ó mọ̀ wípé a ti kọ́ wọn ní ẹ̀kọ́ ìhìnrere, bí a ti ní ìgbàlà, bí a ti ní ìsọ̀dí mímọ́, bí a ti ní agbára ẹ̀mí Ọlọ́run, bí a ti ní ìwòsàn, bí a ti ń gbẹ́kẹ̀lé Ọlọ́run, bí a ti ń gbàdúrà tí àdúrà wa ń gbà. Ó ní òun ti kọ́ wọn ní ohun gbogbo, ó sì yẹ kí wọn kí ó kíyè sára, nítorí wípé pẹ̀lú omijé, pẹ̀lú ẹ̀dùn ọkàn, pẹ̀lú ìtara, pẹ̀lú àdúrà, pẹ̀lú ìfara ẹni rúbọ, pẹ̀lú láti ná ohun gbogbo tí ó wà tí òun ní, ni òfin kọ́ wọn ní ẹ̀kọ́ ìhìnrere.
ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ ẹni tí

0: gba ike lọ. Ó yẹ kí a máa sápọn ẹ̀kọ́ ike, kí a máa jẹ́ kí ẹ̀kọ́ tí múnisìnà kí ó wá sí àárín wa. Ẹ jẹ́ kí a wo Pétérù kejì, orí kejì láti ẹsẹ̀ ìkíní. Ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú, gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin yín. Àwọn ẹni tí yóò yọ mú àdámọ̀ ìgbé wọ inú yín wá, àní tí yóò sẹ́ Olúwa tí ó rà wọ́n, wọn ó sì mú ìparun tí ó yára kánkán wá sórí ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì máa tẹ̀lé ìwà wọ̀bìà wọn nípa àwọn ẹni tí a ó fi máa sọ ọ̀rọ̀ òdì sí ọ̀nà òtítọ́, àti nínú ojú kòkòrò ni wọn ó máa fi yín ṣe èrè jẹ nípa ọ̀rọ̀ ẹ̀tàn. Ìdájọ́ ẹni tí kò falẹ̀ láti ọjọ́ ìwà, ìparun wọn kò sì tò gbé. Níhìn ni a tún ti ń jẹ́ kí ó yé wa wípé ó yẹ kí a ṣọ́ra, nítorí ẹ̀kọ́ èké gbòde kan, nítorí àwọn wòlíì èké wọ́n pọ̀ lẹ ayé, ó sì yẹ kí a dúró nínú òtítọ́. Àwọn aládámọ̀ tí ń sọ àwọn nǹkan wọ̀nyí, tàbí tí ń sọ ọ̀rọ̀ ẹ̀kọ́ òdì, wọ́n sọ wípé àwọn ní ẹ̀mí Ọlọ́run ju àwọn akẹ́kọ̀ọ́ tàbí àwọn olùkọ́ ìhìnrere. Ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé ohun tí wọ́n ń kọ́ ni wọ́n jẹ́ àwọn àkójọpọ̀ ìmọ̀ ènìyàn lásán, wọ́n jẹ́ àwọn òfin àtọwọ́dọ́wọ́ tàbí àṣà ti ayé yìí, àwọn ohun tí ó jẹ́ asán àti òtúbáńtẹ́. Ó yẹ kí àwa tí a ti kọ́, àwa tí a mọ ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí ó yé wa wípé ó yẹ kí a máa sá fún àwọn nǹkan wọ̀nyí. Kí tilẹ̀ ni ewu tí ó wà nínú ẹ̀kọ́ èké àti àwọn ẹ̀kọ́ ìṣìràn tí a ń sọ nípa rẹ̀ yìí, bí a bá jẹ́ ẹni tí ó jáfara, bí a bá jẹ́ ẹni tí kò ṣọ́ra, bí a bá jẹ́ ẹni tí ń gba dùlùmọ̀, bí a bá jẹ́ ẹni tí ń gbọ̀jẹ̀gẹ́, tí ń gba àwọn ẹ̀kọ́ èké wọ̀nyí, kí ni àwọn ewu tí ó wà nínú gbígba ẹ̀kọ́ èké láàyè nínú ìdílé wa, nínú ọkàn wa, tàbí nínú ìdàpọ̀ wa, tàbí nínú ìjọ. Ẹ jẹ́ kí a padà sí Kolose orí kejì, ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i. Ẹ máa kíyè sára, kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn. Gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bí ti Kristi, a ń sọ fún wa, ó sì yé wa wípé bí a bá gba ẹ̀kọ́ èké láàyè, wípé ẹ̀kọ́ èké yìí yóò dì wá ní ìgbèkùn. Bí a bá ń sọ nípa wípé kí a di ẹni ní ìgbèkùn, ohun tí a ń sọ ó yé Pọ́ọ̀lù apọ́stẹ́lì dáradára, nítorí wípé ẹni tí ó jáfáfá nínú ìmọ̀ èdè Gíríkì tí a fi kọ májẹ̀mú titun ni. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, ẹni tí ó jáfáfá nínú ìtàn májẹ̀mú láéláé ni. Nítorí bẹ́ẹ̀, nígbà tí ó ń sọ wípé kí a di ẹni ní ìgbèkùn, ó yẹ kí ó yé wa ohun tí ó ń sọ. Èyí jẹ́ wípé kí a di ní ìgbèkùn tàbí kí a kó wa lọ sí oko ẹrú. Ó ń sọ wípé ìmọ̀ ti ayé, ẹ̀kọ́ èké tàbí ẹ̀kọ́ òdì tàbí ẹ̀kọ́ tí àwọn wòlíì èké máa ń kọ́ ni, ó máa ń di ní ìgbèkùn ni, ó máa ń mú wa lọ sóko ẹrú ni, àti wípé ó máa ń mú kí ènìyàn kí ó wà lábẹ́ ìṣèrú, ó máa ń jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kí ó di ẹni ìparun. Kò ṣeé ṣe fún mi láti ka gbogbo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú májẹ̀mú láéláé àti nínú titun tí a lè kà láti fi ṣe àpèjúwe ohun tí ó jẹ́ wípé kí a dini ní ìgbèkùn. Ṣùgbọ́n jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ. Nínú májẹ̀mú láéláé ni a ti rí wípé ó ṣeé ṣe kí orílẹ̀-èdè kan kí ó máa bá orílẹ̀-èdè mìíràn jà, ṣùgbọ́n bí wọ́n bá ti ń bá wọn jà, wọ́n á rí wípé ẹnìkan nínú orílẹ̀-èdè yìí ó jẹ́ alákínkanjú, ó jẹ́ alágbára. Wọ́n á rí wípé bí wọ́n bá lè di irú ẹni bẹ́ẹ̀ nígbèkùn, bí wọ́n bá lè mú un lọ sí oko ẹrú, àwọn yòókù wọ́n á di ìjẹ fún wọn. Nítorí bẹ́ẹ̀, gbogbo ọgbọ́n tí wọ́n ní, gbogbo agbára tí wọ́n ní, ni wọ́n máa sà láti rí wípé akínkanjú jagunjagun láàrin àwọn ènìyàn wọ̀nyí á dì í ní ìgbèkùn. Wípé bí a bá sì ti ṣe bẹ́ẹ̀, àwọn yòókù wọ́n ó di ìjẹ. Ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ni wọ́n lè lò. Bí o bá ka àwọn ìwé onídàájọ́, ó rí wípé a rí ọba kan lórí àwọn ènìyàn rẹ̀. Gbà tí ẹnìkan tí ó wọlé wá, ó sọ wípé òun ní ìhìn rere, òun ní ẹ̀kọ́ kan tó mú wá fún wọn. Nítorí bẹ́ẹ̀, kí àwọn ènìyàn kí ó jáde, nítorí pé ohun tí òun fẹ́ sọ fún ọba yìí, ó jẹ́ ohun ìjìnlẹ̀, ó jẹ́ ohun àṣírí, ó jẹ́ ohun kan tó wà láàrin òun àti ọba. Ọba kò mọ̀ wípé a fẹ́ pa òun, a fẹ́ di òun ní ìgbèkùn. Ọba kò mọ̀ wípé ẹni tí ó wá yìí, ó ti rí wípé bí a bá lè mú òun kúrò, àwọn ènìyàn ìlú rẹ̀ wọ́n ó di ìjẹ. Nítorí bẹ́ẹ̀, ó ní kí àwọn ènìyàn kí ó jáde, nítorí pé ẹni yìí ní ọ̀rọ̀ àṣírí tí ó fẹ́ bá òun sọ. Bí wọ́n ti jáde, bẹ́ẹ̀ ni ó mú idà jáde láti inú aṣọ rẹ̀ tí ó gún ọba yìí, ni ó kú. Bí ó ti kú ni ó ti rẹkùn tí ó sá jáde, bí ó ti sá jáde ni ó pe ìpè ogun. Bí wọ́n ṣe ṣẹ́gun àwọn ènìyàn wọ̀nyí nìyí, ó mọ̀ wípé èṣù rí ọ gẹ́gẹ́ bí ẹni tí ń gbàdúrà, ẹni tí ó jẹ́ akínkanjú, ó fẹ́ bá ọ jagun, ó fẹ́ bá ẹbí rẹ jagun. Ó rí wípé bí òun bá lè yọ ọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ wá láti fún ọ ní ẹ̀kọ́ èké, bí òun bá lè pa ọrun, bí òun bá lè yí ọ lọ́kàn padà, wípé àdúrà rẹ kò ní gbà mọ́, wípé ò ní mọ Ọlọ́run mọ́, wípé Jésù Kristì pàápàá kò ní jẹ́ olùgbàlà fún ọ mọ́. Èyí ni a fi ń sọ wípé kí a kíyèsára, nítorí wípé àwọn alálàá ti máa ń wá, àwọn èké wòlíì ti máa ń wá, àwọn alákatakí títí máa ń wá, àwọn tí ó máa sọ pé wọ́n ní ohun kan ìmọ̀ ìjìnlẹ̀ tí máa ń wá, àwọn tó máa sọ fún wa wípé wọ́n ní ọgbọ́n kan tí ó tayọ ti Bíbélì, nítorí pé ìwé kan tí ó jẹ́ ó yẹ kó jẹ́ ara Bíbélì ṣùgbọ́n tí ó ti sọnù, àwọn ti rí ìwé náà he. Nítorí bẹ́ẹ̀, wá sí ibi ìkọ̀kọ̀ kan kí wọn kí ó lè kọ́ ọ lẹ́kọ̀ọ́. Ó ní kí o ṣọ́ra o, wípé wọ́n fẹ́ dì ọ́ ní ìgbèkùn, wọ́n fẹ́ kó ọ lọ sí oko ẹrú, wọ́n fẹ́ mú ọ lọ sí inú ìsìnrú, wọ́n fẹ́ sọ ọ́ di ẹni tí a ó parun. Níhìn-ín ni Pọ́ọ̀lù apóstólì ni ó ti jẹ́ kí ó yé àwọn ènìyàn wọ̀nyí pé ẹ̀kọ́ èké ó máa ń dini nígbèkùn ni, ẹ̀kọ́ èké ó máa ń sọni di aláìlágbára, ẹ̀kọ́ èké ó máa ń pa iná ẹ̀mí wa, ó máa ń parun, ẹ̀kọ́ èké ó máa ń ra wá níyè, ẹ̀kọ́ èké ó máa ń jẹ́ kí a kọjú wa sí òòrùn alẹ́, ẹ̀kọ́ èké ó máa ń yí wa lọ́kàn padà kúrò láti máa tẹ̀lé Jésù. A máa ń di ẹni tí ara níyè tí a ń tẹ̀lé èṣù láìmọ̀. Kì í ṣe nínú Kólósè nìkan ni a ti ń kìlọ̀ fún wa, nínú Bíbélì la ti ń kìlọ̀ fún wa wípé ewu púpọ̀ ló wà nínú kí a máa tẹ̀lé àwọn wòlíì èké. Ìwọ tí ó jẹ́ wípé bí o tilẹ̀ ń wá sí ẹ̀kọ́ Bíbélì, tí ó ń wá sí ilé ìsìn wa, síbẹ̀síbẹ̀ àwọn wòlíì èké ni kòríkòsùn rẹ, àwọn wòlíì èké ni wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́. Ó tún máa ń gba àwọn ìwé mìíràn láti ibòmíràn. Ò fẹ́ kí a dì ọ́ ní ìgbèkùn lọ sí oko ẹrú, ṣọ́ra, ewu wà níbẹ̀ o. Yẹ kí a wo Jeremiah orí 29. Jeremiah orí 29 ẹsẹ̀ 8. Nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí. Nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wípé, ẹ má ṣe jẹ́ kí àwọn wòlíì yín tí ó wà láàrin yín àti àwọn aláfọ̀ṣẹ yín tàn yín jẹ, kí ẹ má sì fetí sí àlá yín tí ẹ̀yin ńlá. Nítorí ẹsẹ̀ 9, wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi, èmi kò rán wọn, lé Olúwa wí. Àwọn jẹun wòlíì wọ́n pọ̀ káàkiri, wọ́n fẹ́ gba owó tí o ní, wọ́n fẹ́ gba aṣọ tí ó wà nínú àpótí rẹ, wọ́n fẹ́ gba ìwọ̀nba díẹ̀ tí Ọlọ́run ti fi bùkún ọ. nitori be nitori jeun jeun won wa won ni olorun ni o ran won si o won ma lu ago tabi won ma so wepe awon gba awe ni awon o ti eronu ti e sugbon bi won tin gba awe ti won duro ni waju oluwa ni olorun ran awon si o wepe boya ojo fe ro ni o boya ina njo ni boya ikankan lo fe sele ni won wa kilo fun o bi won ba si tin kilo tan ni won ma so pe sugbon o to ba le se etutu to ba le mu owo die wa to ba le se bayi ta ba se eto fun o ko si eto miran gbogbo eto gbogbo irubo ni Jesu Kristi ti pari lori igi agbelebo eyi ni olorun so fun wa wi pe emi ko ran won o awon alala awon alaso tele awon alaposhe awon woli eke oni nitori won so aso tele eke fun yin le oruko mi emi ko ran won li olowa wi nitori be o ye ki asora bi won ba to wa wa pelu aso tele pelu iran bi won ba so to wa wa pelu isipaya tabi onkon ti ba je we pe olorun ko lo ran won nitori jeun jeun won wowo kakiri ni won fi to yin wa ninu romo ori kerin dilogun romo ori kerin dilogun lati ese iketa dilogun ara emi si beyin e ma so awon tin se iyapa ati awon tin mu ohun ikose wa lodi si eko ti eyin ko e si kuro ni iso won o mo ti o je wi pe ki a kuro ni iso eniyan bi aba wa loja ti a ri wi pe enikan wa ninu iso pelu wa wi pe bi a se ntaja papo bi a ti n soro ti a fe taja ni eni yi ni o nle awon onibara wa sa bi abaje eni ti o gbon a o se iso ti wa loto eyi ni Paul apostle so fun a wi pe o mo wi pe o n gbiyanju lati de ijoba orun o si ri eni to fe ko ni eko eke ti o fe gba ire re ti o fe gba sonu ti o fe gba alaafia ti olorun ti fun o ti o fe gba sonu igbala ayebaye igbala kuro ninu ase e ti oni nigba ti a we onu kuro ninu eje Jesu eni yi o fe gba igbala sonu lowo re e si jo wa ninu isokan na e je eni ti ma soro gege bi ore ti ma fi kulukun tele tele o ni sora ki e kuro ni iso won ye ki a ka le kan si mu gbadura we pe ki olorun emi ki o ko awon nkan won yi si tabili o kan aya wa ki a le sa fun eko eke ki a le sa fun awon woli eke ki eni keni ki o ma se gba ire ayeraye lowo wa o ni ara emi si beyin e ma so awon tin se iyapa ati awon ti mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko o ye ki a be lowo wa eko wo ni ati ko ati ko eko igbala ninu Jesu Kristi ni kan soso wo odo agutan olorun eni ti o ko ese aye lo bi enikeni ba wa nigba na ti o so fun wa we pe oruko Jesu eje Jesu irobo Jesu tabi ku Jesu Kristi lori igi agbelebo ko to fun igbala wa oni ke a ma sa fun won eko wo la tun ti ko ati ko wi pe bi a ba wa ninu Kristi a di eda titun wi pe ohun atijo ipe ti a ma nse ki a to di onigbagbo ibura ti a ma n bu ki a to di onigbagbo ikunsinu ati odi ti a ma yan ki a to di onigbagbo ati ole ti a ma n ja ki a to di onigbagbo ife ọkùnrin ba ara ẹni jẹ ti a ma n se ki a to di onigbagbo o ni bi ẹnikẹni ba wa ninu Kristi o di ẹda titun awon ohun atijọ iwa irin atijọ wọnyi won ti kọja lọ kiyesi won di titun oni ka ṣọra o bi ẹnikẹni ba mu ohun ikọsẹ wa lodi si ẹkọ ti ẹyin ti kọ a ko ha ti kọ wa nipa ti isọdi mimọ a ko a ti kọ wa nipa agbara ẹmi mimọ fun awọn ti asọdi mimọ tabi kini ki a tun ma sọ nipa ẹkọ wipe ko dara ki onigbagbọ ki o jẹ ẹni ti kobinrin jọ tabi ki obinrin ki o jẹ ọkunrin kan ko kunu kọbọdu ki a ma si lati ile de ile ako ati ko wipe okunrin kan aya kan ase ti ko nipa eko atunse oni ki asora ki a ma je eni ti nka akiri ki a ma je eni ti anpi afefe eko keko gbakiri oni ki a kuro ni iso awon eniyan be mo gbadura wipe gege bi olorun ti nkilo fun wa wipe a o je eni ti ngboran bi ase ti ngboran ibukun ti o wa ninu igboran yo je ti wa ni oruko Jesu. Eje ki a wo Heberu ori ketala ese ikesan Heberu ori ketala ese ikesan e ma se je ki a fi oniruru ati eko ajeji gba yin kiri nitori o dara ki a mu yin li okan le nipa ore ofe ki se nipa ounje ninu eyi ti awon ti o ti rin ninu won ko li ere oro die to fun eni ti o fe gboran awon bibeli ese bibeli ti a ka won yi o je ohun ti o ye eni ti o ni emi olorun o je eni ti o ye eni ti o ni igbala awon ojiyan won pa ara won run ni awon to ma njiyan oro olorun wi pe se o je wipe deeper life nikan ni ati le ko eko oro olorun se o je pe awon elomiran ti o nka bibeli se o je wipe awon na o ni imo bibeli ni awa ki jiyan eko oro olorun ni a ma nko awon eniyan a si nfe se o lore o ni a fi nsoro olorun fun o o si ri wipe inu bibeli ni a ti nka wipe bi a ba je eni ti o feran olorun bi a ba je eni ti o fe tele olorun bi a ba je eni ti o fe gboran eni ti o fe fi orun sere je leyin aye buburu yi wepe ki a sora ki a ma kiyesara ki eni keni ki o ma se fi imo ati etan asan de wa ni igbekun gege bi itan eniyan gege bi ipilese eko ti aye eko aye wa ti ki se bi ti Kristi. Eje ki a pada si Kolose ori keji ese ikesan ati ese ikewa ki a wo idakoro ti a ni fun okan wa ninu Kolose ori keji ese ikesan ati ese ikewa nitori pe ninu re ni ninu Kristi ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ninu Kristi olowa wa olugbala wa oluso agutan wa ninu re ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ese ikewa a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara pipe ati ekun Kristi ni o duro gege bi idakoro fun okan wa dipo ki a ma fi ikolu kogba ero awon ti okan won ti poruru gba won soke sodo o ye ki awon onigbagbo simi ki won ki o si gbekele Jesu Kristi patapata ninu Kristi ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ye ki o ye owe pe nigbati eniyan sobo nigbati Adamu ati Eva sobo ni ogba Edeni eniyan sobo kuro ninu ipo pipe ti olorun da si o si sobo si ipo aipe eyi ti o bani ninu je gidigidi eniyan je alaipe nipa ti emi nipa ti iwa bi olorun ati nipa ti ogbon ati oye gege bi eniyan ti sobo ni ogba Edeni lese kese ni Adamu ati Eva di alaipe ati awon omo ti an bi nipase won ni won di alaipe ati awa papa ki a to mo Kristi le a di alaipe alaipe nipa ti emi alaipe nipa iwa bi olorun alaipe nipa ogbon ati oye sugbon ninu Kristi ati nipasẹ Kristi ni ati ni igbala kikun oun lo so wa di pepe o fun ni idariji pepe o fun ni alaafia pepe o fun ni ekunrere ore ofe re o fun ni ife pepe ati agbara kikun ati ogbon ati ohun gbogbo lati le je ki aye ti isinsiyi ati ayeraye ki o ni ere fun wa je ki a wo ninu Kolose ori keji ese keta inu eni ti a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Ó ní bí a bá ń fẹ́ ní ọgbọ́n, a sì ń fẹ́ ní ìmọ̀, ìmọ̀ tó lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ nínú Kristi ni a ti lè rí. Kí a má ṣe fetí sí àwọn tí ó ń sọ wípé ọgbọ́n kan wà tí ó tún tayọ̀ tó wà nínú Bíbélì. Kí a má ṣe fetí sí àwọn atanijẹ akónisìnà tí wọ́n máa ń sọ wípé ó ṣeéṣe ní ibi ipò òkú tàbí ní ibi tí wọ́n sìnkú sí, ibẹ̀ ni wọ́n tún ń lọ lóru láti lè ní ọgbọ́n kan tí ó farasin tàbí tí ó farapamọ́. Òní rárá nínú Kristi ni gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ ni a fi pamọ́ sí. Ó ní kí a má tún rí ẹni tí ó ń lọ sí òkè òkun tàbí ẹni tí ó ń lọ sí aginjù tàbí ẹni tí ó ń lọ sí ìdí igi tàbí sí ìdí òrìṣà tí ó ń wá ọgbọ́n láti lè gbé ìgbésí ayé kan tí ó rò pé ó dára. Ó ní rárá nínú Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí, wípé bí a bá ti ní Kristi àti ní ohun gbogbo. Nínú Kólósè orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Kólósè orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Dídùn inú bàbá wa ti ń bẹ lé ọ̀run ni wípé ẹ̀kún ohun gbogbo ní ti ìdáríjì, ní ti àlàáfíà, ní ti ìgbàlà, ní ti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ní ti ìfẹ́, ní ti orí ọ̀fẹ́, ní ti agbára tàbí ọgbọ́n tàbí ohunkóhun tí a nílò láti lè gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn. Ó ní dídùn inú bàbá ni wípé kí ẹ̀kún ohun dáradára gbogbo kí ó lè máa gbé inú rẹ̀. Kí a tó lọ sí orí ẹ̀kún wa láti gbàdúrà, ẹ jẹ́ kí a wo Pétérù kejì orí kìíní, Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí ṣe ti iyì àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀, ó ń sọ fún wa wípé gbogbo ohun tí ó jẹ mọ́ iyì àti tí ó jẹ mọ́ ìwà bí Ọlọ́run, ìwà mímọ́, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà fún ọmọlẹ́yìn Kristi, wípé gbogbo rẹ̀ pátápátá lẹ́ a ti fún wa nínú Ọlọ́run, nínú Kristi. Nínú ẹsẹ̀ ìkẹrin nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ni wípé gbogbo ohun tí ó yẹ fún wa láti ní ìdáríjì ẹ̀ṣẹ̀, láti ní agbára lórí ẹ̀ṣẹ̀, láti gbé ìgbésí ayé ìwà mímọ́, láti gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run, tí ó wu Ọlọ́run, wípé a fún wa nínú Kristi. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a tọ Ọlọ́run lọ. Bí a bá ti jẹ́ ẹni tí a múṣìnà nípa ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ òdì, nípa àṣà ayé àti nípa àwọn mìíràn tí kò ní láárí, ó yẹ kí a tọ Ọlọ́run lọ, kí a sọ fún un pé kí ó dáríjì wá, kí a sì ṣe ìpinnu, kí a sọ fún Ọlọ́run wípé a kò ní ṣìnà mọ́, wípé a kò ní tẹ̀lé ọ̀nà òkùnkùn mọ́. Bí ó bá jẹ́ ẹni tí ó ti ń tẹ̀lé wòlíì èké àti ẹ̀kọ́ èké, kí o wá sọ̀dọ̀ Ọlọ́run, nítorí àwọn nǹkan wọ̀nyí yóò sọ di ẹni ìgbèkùn, a ó kó ọ lẹ́rú lọ bí o bá jókòó sínú ẹ̀kọ́ èké. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a dá ọ ní ìdè, jẹ́ kí a gba ọkàn rẹ là, jẹ́ kí Ọlọ́run fúnra ara rẹ̀ kí ó fà kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí o jẹ́ ti Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́, kí o sì mọ̀ wípé ìgbàlà ló ń fẹ́ ni, ìsọdimọ́ ló ń fẹ́ ni, agbára ẹ̀mí Ọlọ́run ló ń fẹ́ ni, ìwòsàn ló ń fẹ́ ni, tàbí ìdásílẹ̀ ìtúnisílẹ̀ ló ń fẹ́ ni, tàbí ọmọ ló ń fẹ́ láti jẹ́ kí ó jẹ́ ẹ̀bùkún fún ẹbí rẹ, tàbí o ń fẹ́ kí Ọlọ́run kí ó bùkún lọ́nà kan àbí lọ́nà mìíràn. Gbogbo nǹkan wọ̀nyí lẹ a ó ní bí a bá gbẹ́kẹ̀lé Jésù Kristì nìkan ṣoṣo, nítorí nínú rẹ̀ ni ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a sọ fún Ọlọ́run wípé a ti kọ́ ẹ̀kọ́,
1: a ti mo wipe o je ohun ti o se pataki lati kiyesa bi a ti kilo fun wa e je ki a gbadura ki a so fun olorun wipe a fe je tire e je ki a gbadura ki a so fun olorun wipe a fe ma tele imo ati otito ti o wa ninu ihirere e je ki a gbadura ki a so fun olorun wipe gbogbo eko eke gbogbo eko ti mu ni sina gbogbo awon woli eke oluko ni eke awon iwe eke akon sile afi won sile ajo won nina a se nfe tele oro olorun gbogbo nkan to ba yato si eko irere ti a ti ko wa afe ju won sile afe tele olorun timo timo gbadura so fun olorun bi o ba je alailera bi o ba je eni ti a le tete yi lokan pada so fun olorun wepe o fe duro sese o fe duro ninu eko o fe duro ninu eko ti o le se o pe se oye fun ijoba olorun bi o ba gbadura ti o gbẹkẹle olorun ti o simile olorun bi o tile je alailagbara yo fi agbara fun o yo fi okun fun o yo le je ki o le duro sese ninu eko ti o ye koro
0: Je ki a gbadura Olorun baba atun dupe lekan si wepe bi a ti wa siwaju nisinsin yi wepe e o ba wa soro eje ki a je ile ti omo to n gbo tara lati odo baba ati bi e tin ba wa so ten ba wa wi ten la wa loye ten to wa sona ten je ki ife inu yin ki o di mimo fun wa abebe wepe igboran pepe gege bi omo gege bi onigbagbo to to ninu Jesu Christi e o je ki a fi han ni oruko Jesu abere wepe emi lati je olooto si ohun ti a n gbo ati si eyi ti a n ko e fi fun wa ni oruko Jesu e je ki awon ohun emi ki o ye wa e je ki ona ijoba olorun ki o ye wa bi a si ti n fi ese wa le ona ijoba orun a n bebe wepe esu ati awon omo ogun re ara ati ise ti ara ki o le fa wa pada ni oruko Jesu e saanu fun wa ki e si mura wa sile fun bibo Jesu ni oruko Jesu Kristi Oluwa wa loni mo n sọ lori ohun ti o ṣe pataki fun awọn ọmọ ọlọrun lati mọ daju o jẹ ohun ti ẹmi o si jẹ ohun ti o ṣe iyebiye bi a ba wipe a n sin ọlọrun bi a ba wipe a ti fi ẹsẹ le ọna igbala bi a ba wipe a jẹ tolowa ati wipe igbala Jesu jẹ tiwa ṣùgbọ́n tí a jẹ́ òpè sí ohun tí a fẹ́ fẹnu kan lónìí ó dájú wípé a ti pa ìgbàlà wa mọ́ àti jẹ́ olóòótọ́ títí dé òpin ó ṣeéṣe kó má lè jẹ́ tiwa àti ìjọba ọlọ́run tí a ti ń kọrin nípa rẹ̀ tí a ti ń dániyàn nípa rẹ̀ tí a ti ń sọ wípé gbangba a ó dé ìjọba ọ̀run ó ṣeéṣe bí ohun tí a fẹ́ sọ lónìí kò bá yé wa dáradára kí a pàdánù ohun tí a ń retí èyí ni ó fi ṣe pàtàkì wípé bí a ti ń gbọ́ kí a máa gbàdúrà wípé kí ọlọ́run ẹ̀mí kí ó máa fi kálàmù ẹ̀mí kọ àwọn nǹkan wọ̀nyí sí wa lọ́kàn kí a má bàa pàdánù oore ọ̀fẹ́ àti ohun tí ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa mo ń sọ̀rọ̀ nípa ìpamọ́ àti ààbò onígbàgbọ́ ìpamọ́ àti ààbò onígbàgbọ́ bí a ti mọ̀ bí o bá jẹ́ ẹni tí o ti tọ́ ẹ̀bùn ọ̀run wò bí o bá jẹ́ ẹni tí a ti là lójú sí nǹkan ti ẹ̀mí bí o bá jẹ́ ẹni tí a ti fi ìgbàlà Jésù ta lọ́rẹ o mọ̀ wípé nípa oore ọ̀fẹ́ lè a fi gbà wàhálà nígbà tí a gba ọlọ́run gbọ́ èyí ni a sọ fún wa nínú Éfésù orí kejì ẹsẹ̀ kẹjọ
2: Efesu ori keji ese ikejo nitori ore ofe li ati fi gba yin la nipa igbagbo ati eyi ni ki se ti eyin ti kara yin ebun olorun ni ese ikesan ki se nipa ise ki enikeni ma ba sogo nitori awa ni se owo re ti ati da ninu Kristi Jesu fun ise rere ti olorun ti pese tele ki awa ki o le ma rin ninu won ese oro olorun ti a ka won yi o nso fun anipa ore ofe gege bi ede yi koni itumo ikoko o nso fun anipa ore atorun wa ti akora ore atorun wa ti a ko sise fun ore atorun wa ti a ko leto si o nso nipa ore ti o je ofe ti a fi ta wa lore lati odo olorun nipa yi ni a fi ni igbala bi a ba nso nipa igbala awon elomiran won ma ni ariwisi ti a ba nso nipa igbala ti Jesu ti o fun wa ko ye won wipe igbala ti a nso ki se nipa bibo ninu ewu tabi bibo lowo ajakale arun tabi nini imularada wipe igbala ti a nso o je ohun ti emi igbala yi o tumo si wipe ani idariji ese wa o tumo si wipe akoruko wa ninu iwe iye lorun o tumo si wipe awa ti a ti je ota olorun tele tele nipa ese wipe ati ba olorun dore ati di omo olorun nipa idariji idande ati igbala ti olorun fun wa o ye ki o ye wa wipe didun ife olorun ni lati je ki gbogbo aye patapata pe ki won ki o ni igbala bi o ba wo Timothy kini ori keji lati ese iketa Timothy kini ori keji lati ese iketa titi de ese ikefa nitori eyi dara o si se itewogba ni waju olorun olugbala wa eni ti o nfe ki gbogbo eniyan ni igbala ki won si wa sinu imo otito nitori olorun kan ni nbe onilaja kan pelu laarin olorun ati eniyan o n paapa eniyan ani Kristi Jesu eni ti o fi ara re se irapada fun gbogbo eniyan eri li akoko re bi o ba wo ese ikerin o wi pe eni ti o n fe ki gbogbo eniyan ni igbala bi o si ti n so nipa igbala yi ni o wa n se alaye ni ekunrere ohun ti a n pe ni igbala wi pe ki se wi pe a bo lowo ewu a bo lowo jamba a bo lowo awon ota o so ni ese kerin yi kan naa wi pe igbala ti a n so yi ni wi pe ati wa sinu imo otito awa ti a ti ra niye tele tele awa ti a ko mo otun yato sosi awa ti a ko mo rere se tele tele awa ti a je eniyan buburu tele tele wi pe ati fa wa sinu imo otito ninu ese ikarun o so fun wi pe Jesu di olulaja onilaja laarin awa ati olorun awa ti a ti je ota si olorun tele tele nitori ese wa ti o ya wa nipa si olorun wi pe nisinsiyi ati ba olorun laja o tun wa nso fun ani ese ikefa wi pe o ti se irapada fun wa nipa eje re ti o ta sile fun wa nitori na o ye ki o ye wa wi pe bi a ba nso nipa ti igbala eni wi pe ati ni idariji ese wa ati wa sinu Jesu Kristi ati di eda titun ati ko iwe oruko wa li orun aje ti olorun emi olorun paapa nba emi wa jere wi pe a di omo olorun eyi le o fun ale anfani lati ma ke pe abba baba ni romu ori kejo romu ori kejo ese ikerindinlogun ẹ̀mí ti kára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ ọlọ́run le àwa ṣe. Jẹ́ kí ó yé wa wípé kì í ṣe gbogbo ènìyàn le ọmọ ọlọ́run, nítorí wípé àwọn tí kò ní òye ìhìnrere, àwọn tí a kò kọ́ ní ẹ̀kọ́ ìhìnrere dáradára, bí a bá ń sọ wípé ọmọ ọlọ́run, wọ́n máa fi àwọn ọmọlúàbí pe ọmọ ọlọ́run. Àwọn tí wọn kò mọ ọ̀nà sí ìjọba ọ̀run, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bóyá wọn lawọ́, bóyá wọn máa ń lè ní ọ̀rẹ́ púpọ̀, bóyá ó dàbí ẹni wípé wọn jẹ́ gbajúmọ̀ nígboro, wọn máa rò wípé àwọn jẹ́ ọmọ ọlọ́run. Bí a bá wo ìwé Jọ́hánù kíní orí kẹta, Jọ́hánù kíní orí kẹta láti ẹsẹ̀ kíní, ẹ wo orí ìfẹ́ tí Bàbá fi fẹ́ wa, tí a fi ń pè wá ní ọmọ ọlọ́run. Bẹ́ẹ̀ ni a sáà jẹ́, nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ̀. Àwọn tí a ń pè ní ọmọ ọlọ́run ni àwọn tí a ti fi ìgbàlà Jésù dá lọ́lá, àwọn tí ayé kò mọ̀, àwọn tí wọn kì í ṣe ti ayé mọ́, àwọn tí a ti fà jáde kúrò nínú ayé, ìwà ayé, ìrìn ayé, ìṣe ayé, ìsọ̀rọ̀ ayé, ìṣọ̀ṣọ́ ayé, ìrúbọ ayé, ó ti kúrò nínú wọn. Ìgbẹ́kẹ̀lé tí àwọn ayé ní nínú àwọn balógun, àwọn bàbá àṣàlẹ̀, ó ti kúrò nínú ìwà wọn. Wọ́n ti ronúpìwàdà, wọ́n ti wá sí ọ̀dọ̀ Jésù Kristì, wọ́n sì ti gba Jésù Kristì gbọ́. Wọn kì í ṣe ti ayé mọ́, wọn kò bá ayé rẹ́, wọn kò sì bá ayé gbìmọ̀pọ̀ mọ́. Ó ní nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ̀. Olùfẹ́, ọmọ ọlọ́run li àwa ṣe nísinsìnyí. A kò sí ti fihàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Olúkúlùkù, ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, a wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Àwọn tí a ń pè ní ọmọ ọlọ́run, àwọn ni ẹni tí ó ti ronúpìwàdà, àwọn ni ẹni tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn ni ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ nípa ìgbàgbọ́. Wo Jọ́hánù, ìhìnrere ti Jọ́hánù orí kíní ẹsẹ̀ ìkejìlá. Ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn ni ó fi agbára fún láti di ọmọ ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́, àwọn tí ó gba Jésù Kristì gbọ́, àwọn tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn tí ó ti pínyà pẹ̀lú ayé, àwọn tí ó ti kúrò nínú ìwà èérí àti ìwà ìdọ̀tí tí wọ́n ń hù tẹ́lẹ̀, àwọn tí ó ti bẹ̀bẹ̀ fún ìdáríjì, tí wọ́n sì ní ìdánilójú wípé a ti dáríjì wọ́n, àwọn wọ̀nyí ni a ń sọ wípé wọ́n jẹ́ ọmọ ọlọ́run. Ohun tí a fẹ́ sọ lónìí, ó dúró lórí wípé bí a bá ti di ọmọ ọlọ́run, bí a ṣe lè ní ìpamọ́ nínú ìjọba ọlọ́run, bí a ṣe lè ní ààbò nínú ìjọba ọlọ́run. Kí a sọ wípé bí a bá ti wọlé, bí a bá ti wọ ìjọba ọlọ́run, bí ọlọ́run nínú agbára rẹ̀, bí ó ṣe lè pa wá mọ́ kí a lè jẹ olóòótọ́ títí dé ọjọ́ ìkẹyìn. Nítorí wípé Jésù jẹ́ kí ó yé wa, kò fi bọpo bọyọ̀ fún wa, ó jẹ́ kí ó dá wa lójú wípé kìkì àwọn tó bá forí tì í títí dé òpin, àwọn ni a ó gbàlà. Nínú Matthew orí 24 ẹsẹ̀ 13, Matthew orí 24 ẹsẹ̀ 13, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà li a ó gbàlà. Ìtumọ̀ ohun tí Jésù ń sọ ni wípé ní gẹ́rẹ́ bí a bá ti gba Jésù Kristì gbọ́, a di ọmọ ọlọ́run, a ti ní ìgbàlà. Ṣùgbọ́n ó sọ fún wa wípé àkókò pọ̀ láàrin ìgbà tí a mọ ọlọ́run àti ìgbà tí Jésù yóò wá láti mú wa lọ sílé, wípé ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, ọ̀pọ̀lọpọ̀ inúnibíni, opolopo egan tabi esin opolopo nkan ni yo sele laarin igba ti a gba Jesu Kristi gbo ati igba ti o wa lati mu wa lole wi pe gbogbo nkan ti yo sele ni sa koko na bi aba fori ti titi de opin nigba na ni a le wo ijoba Olorun je ki a wo awon ikoko ikoko ti o wa ninu eko ati oro iyanju ti a n gbo loni ikini idani loju nipase awon ileri ileri Olorun o ma n fun ni ni ifeyinti tabi idakoro tabi idani loju ikeji ipamo fun awon olooto ki o ye wa wi pe bi Olorun ti ni ojuse lati se nipa igbala wa be ni awa paapa ni ojuse lati se nipa atipa igbala yi mo nitori be ni koko keji fi je ipamo fun awon olooto iketa ibi isimi ayeraye fun awon asegun o ye ki o ye wa wi pe bi aban reti wi pe a o dorun nikehin orun rere wi pe a o wa ni ibi isimi nikehin nibi ti a o ti joko ti a o ti simi kuro ninu laala ti o wa ninu aye kuro ninu rogbodiyan ti o wa ninu aye kuro ninu inu nibi ni ati ajalu ti a ti ba pade ninu aye bi a ba ni reti wi pe ni ojo kan gbogbo nkan yo pari Jesu yo wa lati mu wa lo sile lati simi ayeraye lese Jesu o ye ki o ye wa wepe isimi ayeraye ti an so yi o wa fun awon asegun nikan sosho ye ki a wo lati ikoko kini idaniloju ti a ni nipase awon ileri Olorun ninu Johanu ori kewa lati ese iketadinlogbon Johanu ori kewa lati ese iketadinlogbon awon agutan mi n gbo ohun mi won si mo emi si mo won won si ma to mi lehin nihin Jesu je ki o ye wa we pe ki se gbogbo eniyan ni o je agutan fun oluso agutan bi o ba wo ese ikerindinlogbon oni ṣugbọn eyin ko gbagbọ nitori ti eyin ko si ninu awon agutan mi gege bi mo ti wi fun yin awon alaigbagbọ won ki se agutan Jesu awon ti ko gba ise ori igi agbelebo gbọ eje ti Jesu ti ta sile lati ku ese won lo awon ti ko gbagbọ wi pe Jesu ku fun won lati mu won wa sodo Olorun awon ti ko gbagbo wi pe ise ti Jesu Kristi se lori igi agbelebo wi pe o ti pari gbogbo irubo wi pe ko si irubo miran mo awon ti ko gbagbo wi pe nipa jijewo ese won fun Olorun ati gbigba Jesu Kristi gbole a fi gba won la awon alai gbagbo ki se awon agutan Jesu Kristi sugbon o ni bi a ba ti di agutan ti o le so agutan o ni awon agutan mi n gbo ohun mi bi a ba n so nipa gbigbo ohun Olorun tabi gbigbo ohun oluso agutan awon miran won ma n kaakiri lati lo si ijo awon ti won pe ni ijo elemi won ni won gbo ohun bi waasu ba n lo o sese ki enikan dide duro ko so wipe ohun gbo ohun bi a ba n so nipa ohun oluso agutan oro Olorun ni ohun oluso agutan kò tún sí ohun mìíràn tí ó lè wá láti ọ̀dọ̀ Ọlọ́run tàbí tí ó lè wá láti ọ̀dọ̀ Jesu Kristi tí ó yàtọ̀ sí bíbélì tí a gbélé wa lọ́wọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohun mi bí o bá ti ń gbọ́ nípa ìrònúpadà ohun Jesu nìyẹn bí o bá ti ń gbọ́ nípa pé kí a gba Jesu Kristi gbọ́ kí a fi òdodo já ẹ̀ṣẹ̀ sọnù ohun Jesu ló ń gbọ́ yẹn bí o bá ti ń gbọ́ nípa àtúnṣe èyí ni ohun Jesu bí o bá ti ń gbọ́ nípa ìsọdi mímọ́ bí o bá ti ń gbọ́ nípa pé kí a gbàdúrà àdúrà ìgbàgbọ́ títí a fi lè sọ wá di mímọ́ èyí ni ohun Jesu bí o bá ti ń gbọ́ pé bí a bá ti ní ìsọdi mímọ́ a tún ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí mímọ́ èyí ni ohun Jesu ṣùgbọ́n kí ẹnìkan jókòó síbì kan kí o máa sọ pé mo ń gbọ́ ohun pé òjò yóò rọ̀ ní àṣálẹ́ tàbí oòrùn kan yóò ràn lọ́la kí ẹnikẹ́ni kí o má ṣe jáde o tàbí ìpè kan yóò pè lọ́gànjọ́ òru kẹ́nikẹ́ni kí ó má ṣe dáhùn. Èyí kọ́ ni ohun Jésù. Ohun Jésù tí a ń sọ ni pé kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó lè tọpasẹ̀ wa lọ sí ìjọba ọ̀run. Ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, èmi sì mọ̀ wọ́n. Ó ní kìkì àwọn tí wọ́n ń gbọ́ ohùn òun ni òun mọ̀ gẹ́gẹ́ bí àwọn àgùntàn òun. Ó ní wọn a sì máa tọ̀ mí lẹ́yìn, wọn kò jẹ́ tọ òrìṣà lẹ́yìn, wọn kò jẹ́ tọ ayé lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn apẹ̀yìndà lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn wòlíì èké lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn akónisìnà lẹ́yìn. Ó ní wọn a máa tọ̀ mí lẹ́yìn, èmi sì fún wọn ní iyè àìnípẹ̀kun. Wọn kì yóò sì ṣègbé láéláé, kò sì sí ẹni tí ó lè já wọn gbà kúrò lé ọwọ́ mi. Bàbá mi, ẹni tí ó fi wọ́n fún mi pọ̀ ju gbogbo wọn lọ, kò sì sí ẹni tí ó lè já wọn kúrò lé ọwọ́ bàbá mi. Ìlérí tí Jésù ṣe fún àwa tí a jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ nìyí, wípé bí a bá jẹ́ tirẹ̀ ní tòótọ́, ó ní agbára láti dìwà mú, ó sì jẹ́ dídùn inú rẹ̀ pẹ̀lú láti dìwà mú. Jẹ́ kí a wo ìlérí mìíràn tí Ọlọ́run ṣe fún wa, kí a ba lè ní ìdánilójú wípé bí a bá ń fẹ́ láti dúró ti Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ wípé a jẹ́ aláìlera, bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni tàbí ìnáwó pọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà tí a ń tọ̀ ó dàbí ẹni wípé ó há díẹ̀ fún wa, ṣùgbọ́n bí a bá ní ìfẹ́ láti dúró ti Ọlọ́run, bí a bá ní ìfẹ́ pé kí ó pa wá mọ́ nínú ìgbàlà tí ó ti fún wa, ó ní agbára, ó sì ní ìfẹ́ láti pa wá mọ́ títí dé òpin. Jẹ́ kí a wo ìlérí mìíràn nínú Filipi orí kìíní ẹsẹ̀ kẹfà. Filipi orí kìíní ẹsẹ̀ kẹfà. Ohun kan yìí sàdámi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristi. Ohun tí Paul apostle sọ ni wípé nígbà tí àwọn ènìyàn wọ̀nyí ní ìgbàlà tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n, tí wọ́n ní oore ọ̀fẹ́ láti òkè wá, wípé a ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú wọn, àti wípé ìgbẹ́kẹ̀lé ìdánilójú tí òní ni wípé Ọlọ́run tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere yìí ó lè ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ tí Jésù pàápàá yóò fara hàn. Jẹ́ kí a wo Hebrew orí keje. Hebrew orí keje ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n. Nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin. Ṣé orí ìdánilójú tí Ọlọ́run fún wa, ṣé orí ìlérí tí Ọlọ́run ṣe fún wa, ṣé orí ìtìlẹ́yìn tí Ọlọ́run fún gbogbo àwọn onígbàgbọ́ wípé bí a bá ń fẹ́ ìpamọ́, bí a bá ń fẹ́ ààbò, bí a bá fẹ́ dúró nínú ìjọba Ọlọ́run, ó ṣe tán, ó sì lágbára láti pa mọ́ títí di ọjọ́ ni. Ó ní nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin. Ẹni tí ó bá tọ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀, nítorí tí ó ń bẹ láàyè títí láé láti máa bẹ̀bẹ̀ fún wọn, a sọ fún wa pé Jésù ló wà gẹ́gẹ́ bí olórí àlùfáà, ó wà lọ́wọ́ ọ̀tún Ọlọ́run, ó ń bẹ̀bẹ̀ fún wa, ó wà lọ́wọ́ ọ̀tún Ọlọ́run, ó ń gbàdúrà fún wa. Èyí ni ó fún wa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú wípé ohun tí a ti fi pamọ́ sí i lọ́wọ́ ó lè pa á mọ́ títí di ọjọ́ ìkẹyìn. Nínú Timothy kejì, Epistle kejì ti Timothy sí Timothy orí kìíní ẹsẹ̀ kejìlá. Nítorí ìdí èyí ni èmi ṣe ń jìyà wọ̀nyí pẹ̀lú, ṣùgbọ́n ojú kò tì mí, nítorí èmi mọ ẹni tí èmi gbàgbọ́, ó sì dá mi lójú pé òun lè pa ohun tí mo fi lé e lọ́wọ́ mọ́ títí di ọjọ́ ni. Paul apostle sọ fún wa pé òun ní inú ni bí ni púpọ̀, àwọn tí ó ń fi òun ṣẹ̀sín wọ́n pọ̀, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò fẹ́ kí òun ní ìtẹ̀síwájú nínú nǹkan ti Ọlọ́run wọ́n pọ̀. Ó ní ṣùgbọ́n òun jìyà láìtijú, òun sì ní ìdánilójú wípé ohun tí òun ti fi lé e lọ́wọ́, ẹ̀mí òun tí òun ti fi pamọ́ sí i lọ́wọ́, ó lè pa á mọ́ títí di ọjọ́ ni. Èyí ni ìdánilójú tí a ní, a sì ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. o ye ki o da wa loju wi pe ki doju ti ni oro olorun ati ileri olorun je ki o da wa loju wi pe olorun setan o ni ife o si ni agbara lati pa wa mo titi di ikehin o fe ki a ni igbala bi abasi ti ni igbala yo fe ki a pa igbala yi mo titi a o fi ri jesu loju koju gege bi o ti nfe gege bi o si ti ni agbara o ti se ileri fun awe pe bi a ba nfe ipamo bi a ba fe duro ninu ijoba olorun oun paapa setan lati mu aduro titi di ojo ikehin bi a ba ri eni ti o je apeyinda bi a ba ri eni ti o ti sako lo bi a ba ri eni ti o wa ninu ijoba olorun tele tele sugbon nipa aikiyesara nitori aile mara duro nitori aigbadura to nitori aika oro olorun to nitori aigbekele ileri olorun to bi eni be bi o ba ti di apada seyin asako o ye ki o ye wa wepe ireti se wa nitori wepe oluso agutan o nwa agutan ti o sonu o je eni ti o ti ni igbala tele tele o je eni ti o ni alaafia olorun tele tele o je eni ti jesu christi ti mu wa sinu agbo tele tele sugbon o ti sako lo o si n gbo oro iyanju yi o n gbo iwasu yi loni o ye ki o mo wepe olorun si tun pe o pada ninu matthew ori kejidinlogun lati ese ikejila eyin ti ro si bi okunrin kan ba ni 100 agutan bi okan ninu won ki yo bi okan nu ninu won ki yo fi 99 iyoko sile ki yo lo sori oke lo iwa eyi ti onu bi nje bi o ba si ri looto ni mo wi fun yin o yo nitori agutan na yi ju 99 iyoku lo ti konu gege be ni ki se ife baba yin ti nbe le orun ki okan ninu awon kekeke wonyi ki o se gbe ye ki o ye owe pe bi o ba je eni ti o ti sako lo oluso agutan olugbala wa jesu christi o tun wa o nfe ki o pada wa sile o nfe ki o mo we pe o tun reti re we pe bi o ba ronu pada bi o ba kepe olorun we pe o n setan lati gba o sile gege bi omo onina kuna ti pada wa sile ni ronu pada ati ni igbagbo bi o ba wa olorun yo gba o je ki a wo philippi ori keji lati ese ikejila nitori na eyin olufe mi gege bi eyin tin gboran ni igba gbogbo ki se nigba ti mo wa lodo yin nikan sugbon papa nisisiyi ti emi ko si e ma sise igbala yin yori pelu iberu ati iwariri awon miran won ma nje eni to nja fara awon miran je eni ti ko ka gbogbo oro olorun si won ma so wi pe bi awon ti ni igbala we pe ko tun sese fun won lati ma ni igbala we pe bi enikan ba ti di omo olorun wi pe ohun kon ti iba se iba be si ni ja iba be si ni sepe iba be si lo sinu panshaga ati agbere iba pada lo sinu iborisa we pe ni won gba ti awon ti di omo olorun ti ati ko ruko won ninu iweye lekan we pe ohun ko ohun ti won le se ko le fa won kuro ninu ijoba olorun awon wonyi ma nso wipe won ni abo ayeraye tabi won ni ipamo ayeraye bi won ti le je alaisoto alaigboran olote ati eni ti o yapa kuro ninu eko oro olorun kini bibeli so fun wa kini otito ti a fi le wa lowo ninu oro olorun eyi ni o mu wa lo si koko keji ninu oro yi ipamo fun awon olooto abo ati ipamo ninu ijoba olorun ki se fun awon alaisoto gba ti mo nso nipa abo ranti we pe ohun ti mo nso ni nipa bi a se ni ipamo ninu ijoba olorun bi a se mo wepe ati ni igbala wepe apa igbala yi mo ninu ore ofe olorun mi o so nipa wepe abo ninu ojamba moto

dúró ṣinṣin. Ó ní èdìdí yìí wípé Olúwa mọ àwọn tí ń ṣe tirẹ̀, àti pẹ̀lú kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ Olúwa kí ó kúrò nínú àìṣòdodo. Bí a bá fẹ́ pa ìgbàlà Jésù Kristì mọ́ nínú ọkàn wa, bí a bá fẹ́ máa jẹ́ ti Ọlọ́run títí, bí a bá fẹ́ wà ní ipò ọmọ Ọlọ́run tí ó ní àǹfààní láti ní oore ọ̀fẹ́ àtòkè wá, ó ní kí ẹnikẹ́ni olúkúlùkù wa tí à ń pe orúkọ Olúwa, èyí ni wípé tí à ń pe orúkọ Olúwa gẹ́gẹ́ bí Olúwa wa, gẹ́gẹ́ bí olùgbàlà wa, wípé a jẹ́ ti Ọlọ́run, òun sì jẹ́ ti wa pẹ̀lú, wípé kí a kúrò nínú àìṣòdodo. Bí a bá ní ìgbàlà, ọ̀nà kan ṣoṣo tí a fi lè pa ìgbàlà yìí mọ́ ni wípé kí a sá fún ẹ̀ṣẹ̀, kí a jìnà sí ẹ̀ṣẹ̀, kí a máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Hebrew 5:1 ẹsẹ̀ ìkẹsàn-án, bí a sì ti sọ ọ́ di pípé, ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ń gbọ́ tirẹ̀. Ó sọ fún wa nípa Jésù Kristì, ẹni tí a sọ di pípé, ẹni tí ó jẹ́ pípé. Ó ní Jésù yìí ni orísun ìgbàlà àìnípẹ̀kun, ṣùgbọ́n kì í ṣe fún gbogbo ènìyàn, kì í ṣe fún àwọn ṣubú ṣeré onígbàgbọ́, àwọn tí wọ́n ń fò ní kú fọláyè, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ lónìí ṣùgbọ́n tí wọ́n ti padà sínú ẹ̀ṣẹ̀ lọ́la, àwọn tí ó jẹ́ wípé wọ́n gbé ìgbésí ayé tí ó wuni ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n ní àárín ọ̀sẹ̀ wọ́n tún ti padà sínú èébì wọn. Ó ní Jésù jẹ́ orísun ìgbàlà àìnípẹ̀kun kìkì fún àwọn tí ń gbọ́ tirẹ̀, èyí ni àwọn tí ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí o bá jẹ́ aláìgbọ́ràn, bí o bá jẹ́ aláìṣòótọ́, bí o kò bá dúró nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, ó dájú wípé ìgbàlà Jésù Kristì kì yóò wà bí àìnípẹ̀kun fún ọ. Nínú Rómù 11 ẹsẹ̀ 22, nítorí náà wo oore àti ìkanú Ọlọ́run lórí àwọn tí ó ṣubú ìkanú, ṣùgbọ́n lórí ìwọ oore, bí ìwọ bá dúró nínú oore rẹ̀, kí a má bàa ké ìwọ náà kúrò. Ó yẹ kí ó yé wa náà, ó yẹ kí ó yé wa nígbà náà wípé àwọn tí wọ́n máa ń sọ pé tá a bá ti wà nínú oore ọ̀fẹ́ nígbà kan, àwọn yóò wà nínú oore ọ̀fẹ́ títí láé bí wọ́n tilẹ̀ jẹ́ aláìgbọ́ràn, aláìṣòótọ́, tàbí ọlọ̀tẹ̀, tàbí ẹni tí kò ka ọ̀rọ̀ Ọlọ́run sí. Ó ní àwọn tí ó ṣubú, àwọn tí ó padà sínú ẹ̀ṣẹ̀, ó ní Ọlọ́run ní ìkanú, kì í ṣe ìkanú, ìkanú sí wọn. Wípé ṣùgbọ́n àwọn tí wọ́n dúró, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ràn sí Ọlọ́run, àwọn tí wọ́n ń tẹ̀lé Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀ nígbà gbogbo, ó ní oore ọ̀fẹ́ yìí wà fún wọn níwọ̀n bí wọ́n ti jẹ́ ẹni tí ń gbọ́ràn. Ó ní ṣùgbọ́n kí a kíyè sára, kí a má bàa ké àwa náà kúrò. Nínú Hebrew 4:13 ẹsẹ̀ 14, yẹ kí a kà láti ẹsẹ̀ 12, ẹ kíyè sára ara, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Èyí ń sọ nípa àwa tí a ti wá sọ́dọ̀ Ọlọ́run alààyè. Ó wá ń kìlọ̀ fún wa wípé kí a kíyè sára o, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má tún ṣe wà ní ayé wa, àwa tí a ti gbàgbọ́ nígbà kan rí, àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run nígbà kan rí, àwa tí a ti ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ nígbà kan rí, àwa tí a ti gba Jésù gbọ́ nígbà kan rí, wípé kí a kíyè sára, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wá sínú ẹnikẹ́ni wa, kí a má bàa lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lójoojúmọ́, níwọ̀n ìgbà tí a bá ń pè é lónìí.

gbára ikúrun, èyí ni ní èṣù. À ń sọ fún wa wípé pẹ̀lú ikú tí Jésù Kristì kú lórí igi àgbélébó, wípé ó tàjẹ rẹ̀ sílẹ̀ fún wa, ó fi ara rẹ̀ rúbọ fún wa. Ẹbọ tí Ọlọ́run gbà sí ẹbọ ìkẹyìn àti ẹbọ tí ó péye. Wípé nípa ẹbọ yìí, nípa ohun tí Jésù Kristì ṣe fún wa yìí, ni a gbà wá sílẹ̀ kúrò lọ́wọ́ agbára èṣù. Kúrò lọ́wọ́ ẹni tí ó ní agbára ikú, nítorí wípé ó ti pa agbára rẹ̀ run. Nínú ẹsẹ̀ kẹẹ̀dógún, kí ó lè gba gbogbo àwọn tí ó fi ìtorí ìbẹ̀rù ikú wà lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo. Àwọn mìíràn, wọ́n ti sọ ara wọn di ẹrú èṣù, nípa wípé wọ́n ti dá májẹ̀mú pẹ̀lú àwọn ogun èṣù, pẹ̀lú àwọn agbára èṣù. Ṣùgbọ́n sọ wípé bí o bá sá sábẹ́ agbára Ọlọ́run, bí o bá sá sí abẹ́ ààbò tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì nítorí ohun tí ó ṣe ní orí igi àgbélébó, wípé yóò gbà ọ́ kúrò nínú àwọn nǹkan tí o ti jẹ́jẹ́, wípé bóyá títí ayé, bóyá títí ikú, wípé o wà lábẹ́ agbára Sàtánì. Nítorí wípé àwọn tí wọ́n ti ní ìdáǹdè, àwọn tí wọ́n ti ní ìgbàlà, àwọn ni a gbà pátápátá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Láti ní ìdáǹdè túmọ̀ sí wípé kí a yọ wá kúrò nínú ewu. Ó sì túmọ̀ sí wípé bí a ti ń yọ wá kúrò nínú ewu yìí, kí a fà wá mọ́ ọ̀dọ̀ ara Jésù Kristì. Nípa ìjìyà àti ikú Kristì, a ti já a gbà kúrò lọ́wọ́ agbára òkùnkùn àti kúrò lọ́wọ́ àṣẹ òkùnkùn. Nígbà tí a di àtúnbí, ni a ti dá wa ní ìdè kúrò lọ́wọ́ agbára òkùnkùn yìí. Báyìí, a ní láti mọ ẹ̀tọ́ wa, kí a sì dúró lórí ẹ̀tọ́ wa, kí a sì máa tẹ̀síwájú pẹ̀lú ìṣẹ́gun. A ti wo ohun méjì tí ó yẹ fún ìdúpẹ́. Ìkíní ni wípé a ní ogún ìní pẹ̀lú Jésù Kristì. Ìkejì ni wípé a ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ìkẹta, Kolosi orí kìíní, apá kejì, ẹsẹ̀ ìkẹtàlá, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó ṣí wa nípò kúrò nínú ìjọba èṣù, wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Rántí wípé nígbà tí a jẹ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, a wà nínú aginjù, a ń gbé nínú aginjù, a ń gbé nínú ibi tí Bíbélì pè ní ilẹ̀ iyọ̀ tí ẹnikẹ́ni kì í gbé. Nígbà tí a wà nínú ẹ̀ṣẹ̀, a wà lábẹ́ Sàtánì. Ṣùgbọ́n nísinsìnyí tí a ti mọ Ọlọ́run, a ṣe wa nípò. A mú wa kúrò nínú aginjù, a mú wa wá sí ilé. A mú wa kúrò nínú ìlú tí ó jìnà réré, ìlú tí a kò ti ní àlàáfíà. A mú wa wá sínú ìjọba Ọlọ́run, ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. A mú wa kúrò nínú wàhálà tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìdálẹ́bi tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. A mú wa wá sí ọ̀dọ̀ Jésù Kristì, nítorí wípé a ti sọ wá di ọmọ. Èyí yẹ fún ìdúpẹ́. Nítorí náà ni Pọ́ọ̀lù apọ́sẹ̀lì fi ń sọ wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Bàbá, nítorí wípé ó ti ṣí wa ní ipò kúrò nínú ìjọba òkùnkùn, ó sì ti mú wa wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Nínú Tesalónica kìíní orí kejì, ẹsẹ̀ ìkejìlá, kí ẹ̀yin kí ó lè máa rìn ní yíyẹ Ọlọ́run. Ẹni tí ó ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ òkùnkùn sílẹ̀. Nítorí kíni? Nítorí wípé a ti ṣe wa nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀. Bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ àwọn ọ̀mùtí sílẹ̀. Nítorí kíni? Nítorí pé a ṣe wa nípò, a mú wa kúrò nínú aginjù, a mú wa wá sí ilé. Bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń fi ìwàkiwà, bẹ́ẹ̀ ni a ń fi sílẹ̀. Nítorí kíni? Nítorí pé a ti yọ wá kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ àjèjì sí Ọlọ́run àti àjèjì sí Kristì, a ti sọ wá di ọmọ Ọlọ́run, a sì ní àlàáfíà pẹ̀lú rẹ̀. O ní ẹni tí ń pè yín sínú ìjọba àti ògo, òun ti kára rẹ̀. Nínú Kọ́rìntì kejì orí kẹfà, ẹsẹ̀ ìkẹtàdínlógún sí ẹsẹ̀ ìkejìdínlógún.

0: ẹni ojúṣe tiwa. Bí Ọlọ́run bá ti ṣe wa nípò, kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, kúrò nínú aginjù sí ilé, àti kúrò nínú ẹgbẹ́ àwọn àjèjì tí a ti di ọmọ Ọlọ́run, èyí ni ojúṣe wa. Kọ́rìntì kejì orí kẹfà láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, ẹ jáde kúrò láàrin wọn. Nítorí náà, ẹ jáde kúrò láàrin àwọn abọ̀rìṣà. Nítorí náà, ẹ jáde kúrò láàrin àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́. Nítorí náà, ẹ jáde kúrò nínú àwọn tí ń ṣe afẹ́ ayé. Nítorí náà, ẹ jáde kúrò nínú àwọn ẹlẹ́ṣẹ̀, láàrin àwọn ẹlẹ́ṣẹ̀, kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀, ni Olúwa wí. Kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́. Èmi ò sì gbà yín, èmi ò sì jẹ́ bàbá fún yín. Ẹ̀yin ò sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi, lé Olúwa Olódùmarè wí. Nínú Pétérò kíní orí kejì, ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá, ẹ̀yin tí kìí ṣe ènìyàn nígbà kan rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ènìyàn Ọlọ́run. Ẹ̀yin tí kò rí àánú gbà rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ ti rí àánú gbà. Olùfẹ́, mo bẹ̀ yín bí àlejò àti bí èrò láti fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kúfẹ́ ara tí ń bá ọkàn jagun. Láti fà kúrò nínú ìfẹ́kúfẹ́ ara tí ń bá ọkàn jagun. Ó sọ wípé nígbà kan rí, a kìí ṣe ènìyàn Ọlọ́run. Ṣùgbọ́n nísinsìnyí, a ti ṣe wa nípò padà, a ti di ènìyàn Ọlọ́run. Nígbà kan rí, a kò rí àánú gbà. Ṣùgbọ́n nísinsìnyí, nítorí pé a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, nítorí pé a ti gba Jésù Kristì gbọ́, nítorí pé a ti di ẹni ìgbàlà, a ti ṣe wa nípò padà. Nísinsìnyí, bí a kò tilẹ̀ rí àánú gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí, a ti rí àánú gbà nísinsìnyí. Ó sọ wípé a ti di ìran àwọn tí ó mọ Ọlọ́run. Wẹ́sẹ̀ ìkẹsàn-án, ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn. Olú àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ẹni ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá, ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn, àti ṣe wà nípò padà, kí a gbé ìgbésí ayé tí ó yẹ ipò tí a wà nísinsìnyí. Ohun ìkẹrin tí ó yẹ fún ọpẹ́, tí Paul apostoli tí ó fẹnu kàn nínú ẹ̀kọ́ wa Kólósì orí kìíní, wà ní Kólósì orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Èyí ni a ń pè ní ìràpadà. A ti ní ìràpadà ọkàn wa nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje, nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀. Bí a bá ń sọ nípa ìràpadà, ó yẹ kí a mọ̀ wípé èyí mú ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bákan náà. Ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a jìyà fún, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí ó rán wa lọ sí ọ̀run ègbé, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a máa ṣiṣẹ́ lórí rẹ̀ nítorí àwọn tí a ṣe tí ó bí Ọlọ́run nínú. A ti dáríjì wá, a ti rà wá padà, a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run fúnra rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Nínú Títù orí kejì ẹsẹ̀ kẹrìnlá, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ́ a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo kí ó wà ní ìgbésí ayé wa. Kò yẹ kí a tún máa sọ wípé ẹ̀mí ń fẹ́, ó ṣe àìlera fún ara. Kò yẹ kí a tún máa sọ wípé àgbèrè tàbí panṣágà tàbí ojúkòkòrò tàbí owú jíjẹ tàbí àrán kan tàbí ìbínú tàbí ìjà ni ó sọ wá di ẹrú, tí ó jẹ́ wípé lójoojúmọ́ ní ọjọ́jọ́ ìsinmi ni a tún jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní ẹni tí ó fi ara rẹ̀ rà wá, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ́ a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kí ó tún máa jọba lórí wa. Kò sí ẹ kí a máa ru ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ káàkiri. Ó yẹ kí a mọ̀ wípé a ti dáríjì wá. Ó yẹ kí a mọ̀ wípé kò tún sí ìrántí fún àwọn ẹ̀ṣẹ̀ yìí mọ́. Ó sì yẹ kí a mọ̀ wípé a ti fún wa ní agbára láti gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ gbogbo ẹni tí ó ra ẹni tí ó fi ara rẹ̀ fún wa kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀ fún ìní òun ti kára rẹ̀ àwọn onítara iṣẹ́ rere bí a bá di ọmọ ọlọ́run a kì í ní iṣẹ́ búburú lọ́wọ́ a di ẹni tí ó jẹ́ onítara iṣẹ́ rere bí a bá di ọmọ ọlọ́run a kì í tún ní ìwà ìrí lọ́wọ́ a jẹ́ ẹni tí a ti wẹ̀ mọ́ ẹni tí ó jẹ́ ọmọ ọlọ́run nítòótọ́ èyí ni a fi rí bí a bá kọ́ ẹ̀kọ́ májẹ̀mú tuntun dáradára wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì wọn kì í fi ojoojúmọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn kì í fi ọjọ́jọ́ ìsinmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn kì í fi gbogbo ìgbà àkókò àjínde tàbí ìgbà kérésìmesì tàbí ìgbà ìpàgọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn jẹ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá bí o bá wo Jọ́hánù kínní orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ ti èṣù ni ó jẹ́ wípé ẹni tí ó bá wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀ a kò tí ì ṣí nípò padà kúrò nínú aginjù sínú ilé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ síbẹ̀ ó jẹ́ wípé a kò tí ì ṣí nípò padà kúrò lábẹ́ agbára òkùnkùn agbára èṣù sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ ó jẹ́ wípé ẹni tó ń dẹ̀ṣẹ̀ síbẹ̀ tàbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ àbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi ó jẹ́ wípé a kò tí ì ra ọkàn rẹ̀ padà kò tí ì ní ìgbàlà ó wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ní ẹnikẹ́ni tí ìbá jẹ́ ó ṣeéṣe kí ó jẹ́ àlùfáà ìjọ kan ni ó máa ń sọ wípé òun dẹ̀ṣẹ̀ síbẹ̀ bíbélì sọ wípé ẹnikẹ́ni ìbá jẹ́ àlùfáà tí ó ń dẹ̀ṣẹ̀ tí èṣù ní ó ṣeéṣe kí ó jẹ́ oníwàásù ìhinrere kan ni a bá pàdé tí ó sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé ojoojúmọ́ ni òun máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí òun dá kí a sọ fún irú ẹni bẹ́ẹ̀ wípé bíbélì wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ní ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan tí ó rò wípé òun jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ tàbí òun tilẹ̀ ti di àtúnbí lé ó sì ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tí ó ń sọ wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀ ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ ìyá ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ tí a kò mọ̀ nípa rẹ̀ ẹ̀ṣẹ̀ tí ó lẹ̀ mọ́ wa ẹ̀ṣẹ̀ tí kò lẹ̀ mọ́ wa irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ wípé kò tí ì ní ìgbàlà ní kíkún nítòótọ́ ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ títa ni tí èṣù ni nítorí láti àtètè kọ́ ṣe ni èṣù ti ń dẹ̀ṣẹ̀ nítorí èyí ni ọmọ ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ ìṣòrun wọ ẹsẹ̀ ìkẹsàn-án ó yẹ kí èyí kí ó jẹ́ ìrírí tìrẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ẹnikẹ́ni tí a ti pa ọlọ́run òbí ẹnikẹ́ni tí a ti tún bí ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà ọlọ́run ẹnikẹ́ni tí a ti ṣínópò padà kúrò nínú òkùnkùn sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ ẹnikẹ́ni tí a ti pa ọlọ́run òbí kì í dẹ́ṣẹ̀ nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀ kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé àti ipa ọlọ́run òbí bí a bá ti di àtúnbí bí a bá ti yí wa padà bí a bá ti rà wá padà kò yẹ kí a tún máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ ó yẹ kí a ti lè jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọn ni lẹ́ẹ̀kan kí a ti ní ìdáríjì kí a sì ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí wípé bí ọlọ́run bá ti dáríjì wá kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí bí ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kò yẹ fún wa láti máa rántí wọn lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá nítorí a sọ fún wa nínú Hebrew orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹwàá nítorí èyí ni májẹ̀mú mi tí èmi ò bá ilé Ísírẹ́lì dá lé ọjọ́ wọn ni lè olówa wí èmi ò fi òfin mi sínú wọn èmi ò sì kọ́ sí wọn lé ọkàn èmi ò sì máa jẹ́ ọlọ́run wọn wọn ò sì máa jẹ́ ènìyàn mi olúkúlùkù kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mo olówa nítorí wípé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà nítorí èmi ò ṣàánú fún gbogbo àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àṣedédé wọn ní èmi kì yóò sì rántí mọ́. Nítorí bẹ́ẹ̀, bí a bá ti di ẹni ìgbàlà, ó dájú wípé a kì yóò jẹ́ ẹni tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ń rántí ẹ̀ṣẹ̀, ẹni tí ń ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tàbí ní ọjọ́jọ́ ìsinmi. Jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i, kí a wo àwọn tí Pọ́ọ̀lù Àpọ́sẹ́lì ń sọ fún wa wípé ó yẹ kí ó fi ẹ̀mí ọpẹ́, ẹ̀mí oore, ẹ̀mí ìmoore hàn láti inú ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́. Kólósè orí kínní láti ẹsẹ̀ ìkejìlá, ó ní kí a máa dúpẹ́. A ti ṣe àlàyé fún wa wípé ó yẹ kí àdúrà wa kí ó jẹ́ lákọ̀ọ́kọ́ àdúrà ọpẹ́, kí a sì ní ìṣìpẹ̀ níwájú Ọlọ́run. Kí ni àwọn ohun tí a ń dúpẹ́ fún? A ń dúpẹ́ fún ìwà Ọlọ́run. A ń dúpẹ́ wípé Ọlọ́run jẹ́ olóòótọ́. A ń dúpẹ́ wípé Ọlọ́run kì í ṣèké. A ń dúpẹ́ wípé bí Ọlọ́run bá wí bẹ́ẹ̀, ó máa ń ṣe bẹ́ẹ̀. A ń dúpẹ́ wípé Ọlọ́run kì í yí padà. A tún dúpẹ́ wípé nípa iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébùú, a sì ń dúpẹ́ wípé a ti jẹ́ ẹni ìgbàlà. A sì tún dúpẹ́ wípé àwọn ẹlòmíràn wọ́n ní ìtẹ̀síwájú nínú ẹ̀mí àti nínú ara. A ń dúpẹ́ fún gbogbo, ṣùgbọ́n o mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni Paul ń sọ fún wa níhìn wípé ó yẹ kí a dúpẹ́ fún. Ìkíní, nítorí wípé o mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ó yẹ kí o ronú lónìí, ó yẹ kí o wo àwọn oore tí Ọlọ́run ṣe fún ọ. Bí ó bá jẹ́ wípé a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí ó bá jẹ́ wípé a ti mú ọ yẹ, ìwọ tí o jẹ́ aláìyẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, a sì ti sọ ọ́ di alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ó yẹ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, nítorí wípé ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, ó yẹ kí a dúpẹ́ wípé nígbà tí a ti di ẹni ìgbàlà, èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ àti agbára òkùnkùn wọn kò ní ipá lórí wa mọ́. Ìkẹta, nítorí wípé a ti ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Bí o bá mọ̀ wípé a ti gba ọkàn rẹ̀ là, a ti mú ọ wá sí ìjọba Ọlọ́run, a ti mú ọ kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, ó yẹ kí èyí jẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkẹrin, nínú ẹni tí àwa ní ìdáǹde, nínú ẹni tí àwa ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí ó bá jẹ́ pé a ti wẹ ọkàn rẹ mọ́, o sì ti di ẹni ìgbàlà, o sì ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ mọ́, o jẹ́ ẹni tí ó ní agbára oore ọ̀fẹ́ Ọlọ́run láti máa gbé nínú ìmọ́lẹ̀, láti máa rìn nínú ìmọ́lẹ̀ ìrere, ó yẹ kí o lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a sì sọ fún Ọlọ́run wípé a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ẹni tí í ṣe. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébùú. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ìgbàlà wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo. Ṣé o ti di ọmọ Ọlọ́run? Ṣé o kì í ṣe àjèjì nínú ilé Ọlọ́run? Ṣé a ti gba ọkàn rẹ là? Ṣé o ti ní ogún ìní pẹ̀lú àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀? Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti dá ọ ní ìdè? Ṣé a ti gbà ọ kúrò lọ́wọ́ agbára òkùnkùn? Ṣé Olúwa jẹ́ Olúwa fún ọ? Ó sì jẹ́ ẹni tó ń tọ́ ọ. Ó jẹ́ agbára rẹ, ó jẹ́ ipá rẹ. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú aginjù? O ti wá sínú ilé Ọlọ́run, o ti wà nínú ìjọba Ọlọ́run, ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú òkùnkùn wá sí ìmọ́lẹ̀? Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà? O ti kúrò láàrin àwọn àjèjì, o ti di ọmọ nínú ilé, ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore yín, fún àánú yín lórí wa. A dúpẹ́ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A dúpẹ́ wípé nígbà tí a ti rí ọ̀nà ìgbàlà yìí, tí a sì ti wọ inú rẹ̀, wípé lójoojúmọ́ lẹ ń tọ́ wa. Lójoojúmọ́ la ń gbàdúrà sí tí ẹ sì ń gbàdúrà wa. Lójoojúmọ́ la ń ké pè yín tí ẹ sì ń dá wa lóhùn. A dúpẹ́. egba pe ati yin wa loruko Jesu nje bi ati wa se waju yin loni an bere we pe ki oro ti a o gbo ki o mu ki ayo igbala ki o tun soji lokan wa lekan si loruko Jesu ki ayo Oluwa ki o le je okun ati agbara wa adupe wo pe ti gbo ni oruko Jesu Christ Oluwa wa. Nehemiah, ori kejo, iwe Nehemiah, ori kejo, ese ikewa, nigba na, lio wipon wakwe, elo, eje ora, ki esimu, ondidon, ki esifi apakan ikwin, ranche, awon ti ko pe ti a ko pese fun nitori mimo ni ojo yi fun Oluwa e ma se banuje nitori ayo Oluwa only agbara yin nihi ni ari ti Nehemiah eni Olorun ti o nba awon mo Israeli soro gba ti won wo awon ti o yi won ka ati awon ajalu ti o ti de ba won lati ehin wa ati bi Olorun ti saanu fun won nisisin yi gba ti won wo ajolo to won ti won si fi di won ijolo to ti Olorun gba ti won wo aise dede ti won ti won fi di won ore ofe latoke wa won ri wi pe okan won baje inu bi baje yi ni Nehemiah ri ti o wa so fun wi pe o ye ki oni je ojo ayo nitori ati mu ibinuje won ati ipoju okan won asiti mu arodun ti o wa ninu okan won ati mu kuro ati awon ohun egan ti awon keferi fin pe gan won wi pe ati mu nkan won yi kuro lori won nitori be ko tun ye ki won ki o ma banuje o ye ki won ki o ma yo ni waju Oluwa Nehemiah wa nso fun won idi ti o ye ki awon nigbagbo ki o ma yo oni nitori ayo Oluwa oni agbara yin loni an soro lori ayo Oluwa ayo je ohun ti o se pataki o si je ohun ti o ma mu nkan popo ba eni ti o ni ayo tabi idunnu ninu Oluwa ari iwe pe ninu iwe owe ni atika iwe owe ori ketadinlogun ese ikejilelogun iwe owe ori ketadinlogun ese ikejilelogun inu didun mu imularada rere wa sugbon ibanuje okan mu egungun gbe o so fun wa wi pe bi abani ayo ninu wa bi abani ayo Oluwa tabi inu didun wi pe o ma fun ni ni okun o ma fun ni ni agbara o ma nsise bi ogun iwosan ninu igbe aye enikokan wa o ma mu imularada wa ki se be nikan bi abani ayo tabi inu didun e tun ma ran awon ti o wa nitosi wa awon ti o yi wa ka o ma nje ki imole la fun won o ma nje ki igbagbo won ki o ru yo soke o ma nje ki ibanuje ki o kuro la ni arowoto o si ma mu ki ilera o ma mu ki imularada o ma mu ki okan ti o ti rewesi ki o le fo soke pelu ayo o si ma mu ireti wa fun eni kokan wa eyi ni o fi ye ki a mo we pe o dara lati ni ayo ninu Olorun o dara lati ni ayo Oluwa ni igbese aye wa ayo ti a nso yi ki se ayo ti awon elese ma ni fun igba die ki se ayo ti awon eniyan buburu tabi awon agabagebe eniyan ti won ma ni fun igba die ayo ti a nso nipa re o je ayo ti awon omo Olorun je ki awo ti bibeli so nipa ayo tabi inu didun ti awon alaigbagbo ninu Jobu ori ogun Jobu ori ogun lati ese ikarun pe orin ayo eniyan boboru igba kokoro ni ati pe ni iseju kan ni ayo agabagebe o sese ki ohun kan sele ni igbese aye elese ni igbese aye awon odaran ni igbese aye awon ti ko lọlọrun awon ti ko ni fọlọrun se ni igbese aye won ki ohun ti o sele yi boya won bimo boya won gbe yawo boya won rise boya ohun kan tabi omiran o dabi ipese ni igbese aye won tabi o dabi igbega ni igbese aye won o sese ki won ki o ni ayo fun igba kukuru tabi fun iseju kan o sese ki ari eni ti o joko si di emu abi si di oti nigba ti oti yi to ba wa agbari ti o si yi gbogbo ara pada ariwo pe eni yi agbagbe awon osi tabi awon isoro re e ko so wipe isoro si nibe sugbon oti mimu amupara yi adi loju afo loju adi lokan a si di leti to je wipe koni mo wipe isoro tabi aini tabi awon egun ti o wa ni iha re tele tele wipe won si wa nibe ni iru igba be o sese ki iru eniyan boboro be o sese ki agabagebe be o sese ki omo ti para be ki o ma ni ayo sugbon ayo igba die ni o ni orin ayo eniyan boboro fun igba kokoro ni ati pe ni iseju kan ni ayo alagabagebe nitori be ayo ti a so nipa re o je ayo ti o poju owo o je ayo ti o dabi eni we pe a mo we po wa lati odo olorun yala arije tabi a orije ni yala arimu tabi a orimu yala anisoro abi ani wahala ni ayo yi a wa nibe sibe ayo yi ma bere nigba ti a ba mo Jesu Christi gege bi oluwa ati olugbala wa nigba ti a ba ni idarije ese lati odo olorun wa nigba ti a ba ka awon aisedede wa ti a ka won kuro ti a mu won jina rere si wa gege bi ila orun ti jina si iwo orun ohun ti a ri ni we pe olorun ma fun wa ni ayo igbala re ye ki a wo orin dafidi ori kokanlelaadota orin dafidi ori kokanlelaadota ese ikejila mu ayo igbala re pada tomi wa ki o si fi emi ominira re gbe mi duro mu ayo igbala re pada tomi wa dafidi o je eni ti o mo olorun o je eni bi ti inu olorun o je eni ti o ti ni iyipada okan je ki o yi o bi a ba so wi pe enikan je eni rere bi a ba so wi pe enikan je eni bi ti inu olorun dafidi fun ara re o mo wi pe ki se pe a bi ohun ni eniyan rere ko si eni ti a bi gege bi eniyan rere eni keni ti a bi lati inu adamu o lati bi iran adamu o je eniyan boboro o je elese dafidi papa o mo o ni oye nipa eyi ko so fun a wi pe ohun ti je eni bi ti inu olorun lati inu iya ohun wa ko so wi pe ohun ti je eniyan rere lati inu iya ohun wa ohun papa lo se agbenu so fun olorun lati je ki a mo wi pe olorun je eni ti o jare nigba ti o ba n dajo o so ni ese ikarun ni ori kan na o ni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi nitori be nigba ti a mo pe olorun so fun samueli nipa dafidi ti o so wi pe emi ti ri enikan eniyan kan eni bi ti inu mi wipe oni o se aropo fun Saul eni ti o peyinda eni ti o pada lo sinu ese gba ti olorun pe dafidi ni eni bi ti inu re o je wipe dafidi ti o ti mo pe ninu asededede agbe bi ohun ati ninu ese ni iya ohun ni o loyin ohun o je eni ti o ti ba olorun laja eni ti o ti ba olorun dore o je enikan ti o ti mo wipe ohun je elese o ti lo siwaju olorun o ti toro idariji o ti bebe we pe ohun fe ore ofe ati gbala ati yi pada ati fun ni emi titun okan titun ati fun ni irin otun iwa otun ise otun ni igbese aye re sugbon o se ni laanu we pe igba kan de ni igbese aye dafidi ti o wo ohun ti ko ye ki o wo ti o se ohun ti o ye ki o se ki a so ni ona kokoro osubo sinu ese ese ti o buru julo ese ti o je wipe a ko gbodo gburo re fun eni ti a ti pe ni eniyan olorun eni o mu ki Dafidi ki o ko lori ite eni o je ki o wole ni woju Olorun eni o je ki o be si ni gbadura we pe Olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro ko se bi eni wi pe ohun o seun ti ko dara ko se bi eni wi pe ah gba ti mo ti ni igbala tele tele eni ti o ba ti je omo Olorun titi lai lai ni o ma je omo Olorun ko so be o so wi pe nisinsin yi ohun ti di elese o ti di elebi o ti di eni ti atanu lati ni waju Oluwa o wa nbebe we pe ki Olorun ki o fun ni idariji ninu ese ikeje o ni ki Olorun ki o fi ewe hisopu fo ohun o so gege bi apere we pe se iwo na mo bi o ba fe fo awo kan ti o dabi eni we pe gari tabi eba tabi amala o ti gbe mo awo yi ki se be ni kan awon nkan dududu miran o ti fe ba awo yi je a ma nja awon ewe kan bi awa ti adagba lati abule ewe yi o je ewe ti a le fi fo awo mo a fi erusi a we nkan won ni awe mo eyi ni apere ti David nlo ti o fi so wi pe fi ewe hisopu for me ki se wi pe Olorun ma nlo ewe hisopu ewe lati fo inu okan mo ohun ti o so gege bi apere wi pe gege bi awa eniyan bi ati ma nja ewe lati le fo awo lati le fo isasun wa ki o mo laulau pe be gege ki Olorun ki o we ohun ni awe mo o si ni ki o fo ohun ju egun owu lo ni ese ikejo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo nisisin ni ari we pe Dafidi o nso we pe ah bi o ba le dariji mi bi o ba le fun mi ni ayo igbala bi o ba le mu oju re kuro ninu ese ati ase dede mi wi pe eyi yo fun mi ni ayo se o mo we pe bi a ba ni dariji toto bi a ba ni igbala toto eyi ma fun ni ayo je ki se apere kan fun o ki awo daran kan ti a mu lo si ile ejo bi ati mu lo si ile ejo ni a si iwe ofin ni a si niwaju re ni adajo wa ka oran ti eni yi da o si ka ofin orilede o wa so fun pe ewon lai lai ewon gbere ni o to si iru eniyan bayi eni ri pe isise kan soso lo wa laarin ohun ati ewon gbere ewon lai lai ewon arimabo o mo wi pe bi ko ba si anu wi pe a o so se won ti ohun ki o fi ri iyawo ohun tabi omo ohun tabi awon ara ile ohun mo wi pe bi ohun ba si de ewon yi ki se ewon faji ki se ewon gbefe wi pe ewon ijiya ti o po jojo ni iru eni be o se se ki a si wi pe anu de lati odo onidajo yi ki o so fun wi pe a da o sile ki se po sanwo ki se po sanwo abetele ki se pe o se ohun ko ohun ti a le fi dariji kini o ro wipe yo wa ninu iru okan eni be yo ni ayo be gege ni awa ti ati je elese awa to je wipe odaran ni wa ni waju Olorun awon angeli mo wa si elese Olorun mo wa si elese Jesu Christi papa o mo wa si elese kini ke a so nipa ti emi mimo ti o tin toka si awon ese ti ati nda eri okan wa papa mo wipe elese ni wa ati awon aladugbo wa awon alabagbe wa won mo wipe elese ni wa a si mo wipe ese ti a da yi yo mu wa lo si orun apadi sugbon kini ati ri si ife Olorun inu didun Olorun ni lati dariji wa o si dariji wa o ni ko si ijiya mo wipe ko si ebi mo fun wa nitori pe agba Jesu Christi Oluwa gbo eni o mu ki ayo ki o so lati inu okan wa eni olorin Dafidi nso wipe mu ayo igbala re pada tomi wa ki o si fi emi omnira re gbe mi duro sugbon o ye ki o ye wa wi pe gege bi ati ni ayo igbala bi avante si waju ti a wa lodo Olorun be ni ayo yi yo ma gboruju be lo ayo yi yo ma gaju be lo ayo yi yo ma jinle ju be lo ayo yi yo ma gun ju be lo ni igbesi aye wa yo ma dabi agbon igbe omi lati inu kanga tabi agbon igbe omi lati inu odo to nsan nitori igba ti ayo yi ti bere ni igba ti ati ni igbala bayi ni ayo ile o ma lo siwaju ati siwaju ati siwaju bi ati nwa ninu Olorun ninu Isaiah ori kokandilogbon ese ikokandilogun ayo awon onirele yo bi si ninu Oluwa ati inu awon talaka ninu awon eniyan yo si dun ninu eni mimo Israeli oni ayo awon onirele se amo we pe eni ti o ba ni igbala oni a le pe ni onirele nitori we pe ko si eni ti abi ninu obirin eni ti ko ti iba Jesu Kristi pade eni ti ko ti to igbala Olorun wo ti a le pe ni onirele o se se ki a ri eni jeje ni ode ara o se se ki a ri enikan ti o dabi eni wo pe o ni iwa tutu bi a ba wo loju sugbon o je onija gidija gan eniyan ninu sugbon eni ti a pe ni onirele ni eni ti o ti ba Jesu pade eni ti o ti ri ore ofe lati owo Olorun eni ti o ti ni idariji okan eni ti o ti ni iyipada aya eyi ni eni ti a pe ni onirele tooto oni ayo iru awon eniyan be ayo awon ajogun igbala ayo awon onirele yo ma bi si ninu Oluwa eyi ni wo pe bi ababa Oluwa pade bi aba ni igbala bi aba ni idariji ese wa bi aba koroko wa ni iwe ye Lorun wi pe ayo igbala yo bere ki se be ni kan bi atin rin soju bi atin to Jesu Kristi leyin ni a ri wo pe ayo wa yo ma ju be lo yo ma bi si yo ma gboru ju be lo ayo wa a je ohun ti ko ni ni ipekun ninu Jeremiah ni a tun ri Jeremiah ori kedogun ese ikerindinlogun nigba ti a ri oro re emi si je won oro re si je inu didun mi nitori oruko re le a fi pe mi iwo Oluwa Olorun awon omo ogun nihi ni Jeremiah n so fun wa wi pe oro Olorun o dabi ounje oni nigba ti emi ri oro re emi si je won ninu oro Olorun ni a tun fi oro Olorun we a fi oro yi a fi we omi o dabi eni ti o ni ara didoti tabi eni ti o ngbengbe ti o wa si eti pa odo ti a ri we pe o mu ninu re o we ninu re o je oro Olorun bakan na o je bi o ti o nfun ni lagbara o tun fun ni lokun nitori oro Olorun paapa a fi we imole we pe boya okan re pororo boya o wa ni ikorita o ko mo ona ti o ye ki o ya si bi o ti ri oro Olorun be lo ri wi pe oro Olorun yo toka si ona ti o ye ki o gba ki se be nikan oro Olorun ni a tun fi we ina ti man jo awon itakun awon gbongbo awon ewe awon nkan ti ko ni lari to man jo orun eyi ni oro Olorun man se ni igbese aye wa boya ati ni awon nkan kan ni igbese aye wa ti a ri wi pe awon nkan won yi ko ni fun ani itesiwaju daradara bi ati n gbo oro Olorun be ni oro Olorun bi ina be lo n jo orun a tun fi oro Olorun we olu boya o sese ki o je wi pe apakan ni igbese aye wa apakan ninu ise wa ni o fi dabi eni wi pe a n dagun la si oro Olorun o dabi wi pe a ni okun okota ni iru apa igbese aye wa be bi oro Olorun bi o ti n sise bi olu be ni o n fun awon okota wonyi tutu oro Olorun yi ni a tun so wi pe o dabi ogun imunilarada wi pe bi a ba fi oro Olorun si igbese aye wa ati sinu okan wa bi a ba gbekele bi a ba simile bi a ba duro ti bi a ba fi sinu okan aya wa ti a ko je ki ohunkohun ki o paala awa ati Olorun awa ati oro Olorun a o ri wi pe oro yi yo ma sise bi ogun imunilarada nitori be eyi ni Jeremiah ni o fi so wi pe nigba ti ohun ri oro Olorun ti ohun si je won ti ohun gbe won mi ti ohun fi sinu okan aya ohun wi pe oro Olorun yi o je inu didun fun ohun nitori wi pe a n pe ohun ni pelu oruko Oluwa Oluwa Olorun awon omo ogun awa naa paapa leyin igba ti a ba ti ri igbala ti a ti di atunbi ti a ti di eniyan Olorun mo so wi pe ayo ti a ni ninu Oluwa yóò máa tẹ̀síwájú àti síwájú nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run yóò máa wọnú ìgbésí ayé wa àti ìfẹ́ Ọlọ́run àti ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run yóò máa mú kí ayọ̀ wa kí ó máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ nínú Jòhánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkọkànlá Jòhánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkọkànlá nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín èyí náà ni ọ̀rọ̀ Ọlọ́run Jesu Kristi sọ wípé òun ti sọ ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ọmọ ẹ̀yìn nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín kí ayọ̀ mi kí ó lè wà nínú yín ati ki ayo yin ki o le kun nitori be o ye ki a mo wi pe ayo to to ayo ti o se peyinti ayo ti a le gbekele ayo ti a mo wi pe o ti odo olorun wa o ma nbere nigba ti a ba ni igbala okan wa nigba ti a ba ni idarije ese wa nigba ti a ba ba Jesu Kristu lu apade ti a ku ese wa lo ti a koroko wa si iweye lorun ayo yi si ma ngboru ju be lo o ma nkun ju be lo o ma nfe ju be lo nigba ti a ba nba olorun rin nigba ti a ba nba olorun lo nigba ti a ba nto ona ti olorun la sile fun wa lati to ati nigba ti a ba nka ti a ba ngbo oro olorun ni igba gbogbo kini a le ri we pe o nfa ayo fun eni ti o je omo olorun to to kini a ri we pe o nfa ayo idunnu fun omo olorun to to je ki a wo orin Dafidi lekan si ke a ri we pe isise akoko bi a ba fe ni ayo olorun ni igbese aye wa isise akoko ni we pe ki a ni idariji ke a si ni igbala okan wa orin Dafidi ori kokanlelaadota ese ikejila mu ayo igbala re pada to mi wa ki o si fi emi ominira re gbe mi duro o nso fun a we pe nigba ti enikan bi o ba ba Jesu pade bi o ba ri idariji olorun nigba ti enikan ba ri ore ofe lati odo olorun nigba ti enikan ba ri wi pe ohun ti bo olorun dore eni to je ota olorun tele tele wi pe o ti ba olorun laja nipa iku ati eje ati etutu Jesu Kristi lori igi agbelebo lakoko eyi ma nfa ayo wa sinu enikokan wa ikeji nigba ti a ba ri wi pe ki se awa nikan sugbon awon elomiran pelu boya awon eniyan wa boya awon ebi wa boya awon ti a mo boya awon ti a ngboro latokere wi pe won fi aye won fun Jesu Kristi won ni igbala won di ore olorun wi pe a nko oruko won si iweye gba ti a ba ri wi pe ijoba olorun di gbigboro ti a ri wi pe awon ti o n di eni igbala wi pe won po ju be lo lojojumo eyi ma nfo ayo ati inu didun fun awon eniyan olorun je ki a wo ise awon aposteli ori kedogun ise awon aposteli ori kedogun ese iketa nitori na nigba ti ijo si sin won de ona won la fenike ohun samaria koja won rohin eyi pada awon keferi won si fi ayo nla fun gbogbo awon arakunrin ayo nla nitori won gboro iyipada okan igbala ti awon keferi ti awon elese awon ti ko lolorun tele tele gba ti won gbo wipe awon wonyi yipada sodo olorun wipe awon wonyi gba Jesu Kristi gege bi oluwa ati olugbala won wipe an koruko won ninu iwe iye lorun an we won ninu eje odo agutan eyi mu ki ayo ki o wa si arin awon arakunrin ikini ni wipe iwo paapa oni igbala olorun eyi ma nfa ayo ikeji ni wipe o ngboro awon elomiran ti won fi aye won fun Jesu Kristi o ngboro awon elomiran ti won di omo olorun eyi ma nfa igbala o ma nfa ayo nla nla wa si okan won igbagbo toto iketa ni wipe oni idapo irepo pelu olorun ninu orin Dafidi ori 16 ese 11 orin Dafidi ori 16 ese 11 iwo o si fi ipa ona yi han mi ni iwaju re ni ekun ayo wa ni iwaju re ni ekun ayo wa li owo otun re ni didun inu wa lai lai nigbati a ba ni idapo ati irepo pelu olorun ti a wa ni iwaju olorun ni igba gbogbo ti a ri wipe o n seso lori wa awa paapa arin ni iwaju re gege bi eni yiye gege bi eni mimo a n je ki eje Jesu Kristi ki o ma we wa ni igba gbogbo o ni ni iwaju olorun ni idapo pelu olorun ni irepo pelu olorun nibe ni ayo nla nibe lo wa ikerin nigba ti a ri wipe awon elomiran bi won ti bi a ti n gbadura won ni itusile won ni idande won ni iwosan a ri wipe iru eyi naa o ma nfa ayo fun awa omo olorun ise awon aposteli ori kejo lati ese 5 Filipi si sokale lo si ilu samaria o n wa so Kristi fun won awon ijo eniyan si fi okan kan fiye si ohun ti Filipi n so nigba ti won gbo ti won si ri ise ami ti o nse ese ikeje nitori opo ninu awon ti o ni emi aimo ti nkigbe lohun rara jade wa ati opo awon ti egba nbaja ati awon amokun a se se dida ara won kini abayori sin kan won yi kini o fa ni samaria nigba ti won ri o pe opolopo ni igbala won gba jesu gbo awon wo won san a si tun won sile kuro ninu ijiya idani loro awon emi esu ese ikejo ayo pepo si wa ni ilu na ayo pepo si wa ni ilu na ki se ba enikan nigba ti a ba ri wo pe ise olorun o fese mule lati owo wa ise olorun o fese mule pelu ijo wa o man je ayo ati inu didun awon eni olorun ninu Ezra ori keta ese ikejila sugbon popo ninu awon alufa ati awon omo lefi pelu awon olori awon baba ti se alagba ti won ti ri ile atete ko se won fi ohun rara sokun nigba ti a fi ipile eleyi lele li oju won sugbon awon popo si ho iho nla fun ayo awon popo si ho iho nla fun ayo to be ti awon eniyan ko le mo iyato ari wayo kuro ninu ariwo ekun awon eniyan nitori awon eniyan ho iho nla a si gbo ariwo won li okere rere awon won yi won je eni ti ati ko lo si oko eru tele tele sugbon bi won tin pada sile be ni won ko odi Jerusalem ti o ti wolule ti o ti faya gba ti a si fi ipile ile olorun lele ti won ri wipe yo je anfani fun oni sinsin yi lati ma josin ti won ri wipe awon ti kuro ni ile ajeji awon tun wa si ile baba won ibi ti a se ileri fun Abraham fun Isaac ati fun Jacob wipe awon ni ominira nisinsin lati sin olorun lemi ati lotito awon agbagba ti o wa nibe pe ayo ti won ni o je ki won ki o bo si ekun awon omode papa won ko iho nla fun ayo eyi ni a ri larowo to wa pelu bi awa na bi a ti ri tele tele se amo we pe ninu kilasi awon elede yoruba ni a ma nwa a ri we pe bi a ba tin wa su ni gesi iwonba ti agbenuso ati eni to nse itumo ti o ba le so fun wa iwonba yi lo ma ta si wa leti sugbon kilari ariwo pe ninu anu olorun ninu ipese olorun ni olorun fun awa elede yoruba ni o fun ni anfani anfani ti o fun wa yi eni o mu ade ekun kokan eni a pri pe akilari ni isin yoruba lo nbere die die kilari wahala ti a tin se tele tele ki a ma teko leti lati lo si gbagada lati tabi lati wa si gbagada ona jijin re ni a ri pe amu nkan won yi kuro ni a ri pe awa paapa a le joko ni isin ti yoruba ka korin ni yoruba ka gbadura ni yoruba ka se bele wa ni yoruba ka ka bibeli ni yoruba ka gbo iwaasu ni yoruba a tun ri ki se bee nikan wi pe kaset tun wa fun wa bi oloyinbo awon onigesi bi won tin lo ti won lo si ile itaja wa wipe awon fe ra cassette be la wa paapa la tun yan fanda fanda la so wipe o elede yoruba ni mi o mo fe cassette yoruba se eni ti bi se eni tohun ayo nla to de ba awa eni olorun nitori wipe a ri pe ise olorun o n fese mule mo ki awa elede yoruba ku orire o da mi lohun mo ni mo ki e ku orire wipe awa papa aje alayo nisisin yi awon nkan ti a ti padanu re tele tele ise olorun ti n fese mule awa papa ati je eni ti o ni ayo olorun adura mi ni wipe ayo ti a ni yi wipe ohunkohun ko ni gba lowo wa mo ti so nipa nkan marun ti o n fun awon omo olorun ni ayo ikini wipe a ni igbala a ni idariji ese wa ikeji wipe a n gbo iroyin wipe awon elomiran won fi aye won fun jesu a n gba okan won la won wa si ijoba olorun iketa wipe a ni idapo a ni irepo pelu olorun wipe a ti ba olorun laja a si rin ni ona toro ti o lo si iye ani pekun pelu jesu kristi oluwa ati olugbala wa ikerin wipe awon eniyan won ni idande won ni iwosan won ni itusile emi esu ti o ti n da won loro tele tele
0: àìsàn tí ó ti ń jẹ gàba lórí wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé àmú wọn láada a ń tún wọn sílẹ̀ ìkarùn-ún wípé ọ̀rọ̀ ọlọ́run iṣẹ́ ọlọ́run wípé ó ń fẹsẹ̀ múlẹ̀ láàrin wa ìkẹfà ó yẹ kí a mọ̀ wípé ayọ̀ máa ń wá sí ìgbésí ayé wa wípé bí a bá ní ìdáhùn sí àdúrà ṣe mọ̀ àwa tá a ti gbàdúrà títí tí tá a ti yíra ńlẹ̀ tá a ti sutura rí tá a ti tan àbẹ́là tá a ti lọ sórí òkè tá a ti lọ sétí òkun tá a ti gba àwẹ̀ funfun tá a ti gba àwẹ̀ bíríbí a ti gba gbogbo àwẹ̀ tó wà láyé téèyàn lè gbà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí ìdáhùn àdúrà gbàtà wa bá jésù pàdé wẹ́rẹ́ ló ṣe fún wa bàbá ti ń kúnlẹ̀ bàbá ti ran ọlọ́run létí àwọn ìlérí rẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún wa bóyá a wá sí ìpéjọpọ̀ ni bí a ti ń dárúkọ jésù bẹ́ẹ̀ ló ń wò wá sàn bẹ́ẹ̀ ló ń wo ọmọ wa sàn bí alákàlà bá ti ẹ̀wà bí nǹkan kan bá ti ẹ̀wà bá a bá ti jí ta bá ti ké pe orúkọ jésù bẹ́ẹ̀ ni àlàáfíà ọlọ́run bẹ́ẹ̀ ni ìyè ọlọ́run bẹ́ẹ̀ ni agbára ọlọ́run bẹ́ẹ̀ ló ń wọ ìgbésí ayé wa èyí máa ń fúnni ní ayọ̀ nígbà tí a bá rí wípé nísinsìnyí láì lo oògùn nísinsìnyí láì rú ẹbọ nísinsìnyí láì gbé ẹbọ káàkiri sí ìkóríta nísinsìnyí láì lọ bá àwọn yẹ̀mí wò àwọn wòlíì yẹ̀mí wò yẹ̀tinú wò yẹ̀tẹ̀yìn wò láì tún lọ bá ẹnìkan màmá arúgbó kan kó máa fọwọ́ tẹ̀wá nú kó máa fọwọ́ síbi tí ò yẹ kó fọwọ́ sí láì ṣe irú ohunkóhun bẹ́ẹ̀ bàbá ti ń kúnlẹ̀ tá ń gbàdúrà tá ń ké pe orúkọ jésù lórúkọ jésù gbogbo àwọn ẹ̀mí èṣù gbogbo àwọn ìnira gbogbo àwọn ìra wọn ń pòórá ní ìgbésí ayé wa èyí tó ayọ̀ lọ́tọ̀ jẹ́ kí a wo Jòhánù Jòhánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlélógún Jòhánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlélógún àti ní ìjọ náà ẹ̀yin kì yóò bí mi léèrè ohunkóhun lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín olúkúlùkù ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá lé orúkọ mi òun ó fi fún yín ẹsẹ̀ kẹtàlélógún ni mo kà yìí wá lọ sí ẹsẹ̀ ìkẹrìnlélógún báyìí títí di ìsinsìnyìí ẹ kò béèrè ẹ kò tí ì béèrè ohunkóhun lé orúkọ mi ẹ béèrè ẹ ó sì rí ìgbà kí ayọ̀ yín kí ó lè kún nígbà tí a bá ń gbàdúrà kí a rí wípé ọlọ́run dá wa lóhùn èyí máa ń fa ayọ̀ púpọ̀ wá sínú ìgbésí ayé wa ìkeje nígbà tí iṣẹ́ ìyanu tó bá ń farahàn ní ìgbésí ayé wa àwọn mẹ́rìírí àwọn tó jẹ́ wípé a kò gbúrò rẹ̀ níbikíbi rí nígbà tí a bá ń gbàdúrà tí ọlọ́run ṣe àwọn nǹkan ńlá àwọn nǹkan bàǹtàbàǹtà àwọn nǹkan tó kàmàmà níwájú àwọn aláìgbàgbọ́ tí wọ́n ń ṣe kàyéfì wípé báwo ni irú iṣẹ́ ìyanu báyìí báwo ló ṣe ń ṣe nínú ayé tá a wà yìí pé àwọn ènìyàn wọn ò gbára wọn jọ wọn ò gbára yílẹ̀ wọn ò fò sókè wọn ò lọ sórí òkè wọn ò tan àbẹ́là bí wọ́n ti ń pe orúkọ jésù àdì tí ń gbọ́ran ojú ńlá ojú afọ́jú ńlá àwọn amọ́kùn wọn di alára ṣíṣá ara àdídá ṣáṣá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu mìíràn èyí máa ń fa ayọ̀ àti inú dídùn fún àwọn ènìyàn ọlọ́run wo orin dáfídì orí ìkẹrìndínníàádóje orin dáfídì 1:6 orí ìkẹrìndínníàádóje láti ẹsẹ̀ ìkejì sí ẹsẹ̀ ìkẹta nígbà náà lẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa kọ orin nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé olúwa ṣe ohun ńlá fún wọn olúwa ṣe ohun ńlá fún wa nítorí náà àwa ń yọ̀ olúwa ṣe ohun ńlá fún wa nítorí náà àwa ń yọ̀ nígbà tí a bá ń gbọ́ ìròyìn àwọn ohun tó ń ṣẹlẹ̀ nígbà tí a bá ń gbọ́ ìròyìn bí ọlọ́run ti ń dáhùn àdúrà nígbà tí a bá ń gbọ́ ìròyìn àwọn nǹkan tí ọlọ́run ṣe láàrin wa èyí máa ń jẹ́ kí ayọ̀ nígbà tí àwọn kèfèrí àwọn tí kò lọ́lọ́run nígbà tí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n bá ń sọ wípé mo ti gbọ́ nípa ilé ìsìn yẹn mo ti gbọ́ nípa bí ọlọ́run ṣe ń dá àdúrà láàrin wọn mo ti gbọ́ nípa àwọn iṣẹ́ ìyanu tí ọlọ́run ṣe èyí máa ń jẹ́ kí ayọ̀ àti inú dídùn kí ó máa wá sí ìgbésí ayé wa ṣùgbọ́n jẹ́ kí n bí ọ léèrè ìbéèrè kan ṣé nígbà tí a bá rí jẹ nìkan ṣoṣo ṣé nígbà tí a ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà nìkan ṣoṣo ṣé nígbà tí a bá ti dáhùn àdúrà wa nìkan ni ó yẹ kí ọmọ ọlọ́run kí ó máa yọ̀ rárá yẹ kí a wo Filipi orí kẹrin ẹsẹ̀ ìkẹrin ẹ máa yọ̀ nínú olúwa ní ìgbà gbogbo mo sì tún wí ẹ máa yọ̀ ó ní ẹ máa yọ̀ nínú olúwa níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a wà nínú olúwa níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a kò sí lọ́dọ̀ èṣù mọ́ a kì í ṣe ẹrú èṣù ẹrú ẹ̀ṣẹ̀ ẹrú ayé tàbí ẹrú ẹran ara mọ́ tí a ti mọ̀ wípé a ti dáríjì wá ati da wa sile an gbe inu Jesu Jesu n gbe inu wa a wa ninu ore ofe Olorun igba la Olorun o wa ninu wa an yo ayo run lati nu aye nisisin yi ni gbo se a o lo si orun ni bi ti ayo ki dekun oni nigba ti a mo wi pe ati wa ninu Oluwa oni ke a ma yo ni igba gbogbo oni ke a ma gbagbe o oni mo tun wi fun yin e ma yo ni gba wo ni ari wi pe o ye ki omo Olorun ki o ma yo ni gba gbogbo ni o ye ki a ma yo bi ari je o ye ki a yo bi o dabi eni pe o ku die fun wa o ye ki a yo bi ati gbadura ti Olorun ti dahun lese kese o ye ki a ma yo sugbon bi atun gbadura ti Olorun ti o fe dan igbagbo wa wo ti Olorun ti o fe mo boya a feran ohun ju awon nkan ti a n bere lowo ohun lo tabi a n si ohun nitori awon nkan ti a n ri gba lowo ohun ti o dese duro die ti o fe mo kini ati ako si ohun kini ife ti a ni si ohun kini a o se kini a o so bi ohun ko ba dahun lese kese iru igba be ti a mo wi pe Olorun yire wa wo ni o Olorun dan wa wo ni o Olorun fe wo ohun ti igbekele wa o ti ayo wa to duro le lori iru igba be ni o ye ki a ma yo bi o dabi eni wo pe ko si ohun ti o ye ki a je a o ti ni won to abi a ni inu ni bi ni tabi o dabi eni wo pe a n so awon eniyan ninu ni bi ni yi won so won sinu ewon tabi o dabi eni pe ibanuje wa abi a padanu awon kankan nitori pe a mu iduro wa gege bi onigbagbo tabi a ni awon isoro ti o le ponran tabi o dabi eni wo pe a wa ni iwaya ogun ija ogun ninu aye yi o ye ki a ma yo ni igba gbogbo tele mi ka lo si bibeli ninu habakuku ori keta lati ese iketa dilogun habakuku ori keta lati ese iketa dilogun bi igi opoto ki o tile tana ti eso ko si ninu ajara ise igi olifi yo si je asedanu awon oko ki yo si mu ounje wa a oke agbo eran kuro ninu agbo owo eran ki yo si ibosomo ki yo si ni ibosomo sugbon ninu nkan wonyi oni sibe emi o ma yo ninu Oluwa emi o ma yo ninu Olorun igbala mi o nso fun a wi pe bi o tile je wi pe oda wa bi o tile je wi pe iyan ja bi o tile je wi pe a ori je to bi o tile je wi pe ise eran osin wi pe won o lere to bon se ri tele tele bi o tile je wi pe ise oko tabi ise awon agbe wi pe ko gberu ko lo soju bi o ti ye ki o ri oni sibe sibe oni emi o ma yo ninu Oluwa emi o ma yo ninu Olorun igbala mi kini ayo be ki lo ma nfa ni igbese aye wa wese kokandinlogun Oluwa Olorun si ni agbara mi ohun ni ohun o si se ese mi bi ese agbonrin lori ibi giga ni mi ni yo mu mi rin o nso fun a wi pe bi a ba yo ninu Oluwa ni akoko wahala bi a ba yo ninu Oluwa ni akoko inu ni bi ni bi a ba n yo ninu Oluwa ni igba gbogbo wi pe o daju wi pe iyipada rere yo de yo mu wa goke yo gbe wa ga yo mu wa ni itesiwaju yo mu wa lo si ibi giga mo so lekan wi pe lakoko inu ni bi ni pelu o ye ka ma yo ninu Oluwa bi a ba n se fitina wa bi a ba koju ija si wa bi o ba dabi eni wi pe a n soro wa gege bi ati bi a n pe gan wa nitori wi pe a gbagbo ninu Jesu Kristi o ye ki a yo orun ayo igbala Olorun ki o wa ni igbese aye wa ise awon aposteli ese ori karun ese ogoji ati ese ogoji lekan ise awon aposteli ori karun ese ogoji ati ese ogoji lekan won si te si tire nigba ti won si pe awon aposteli wole won lu won won si kilo fun won pe ki o ma se soro le oruko Jesu mo won si jowo won lowo lo ki won ni won se nigba ti won ti lu won nigba ti won ti se won nise nigba ti won ti fitini won bayi ti won si ti kilo fun won ti won so fun pe iya popo ni o de ba won bi won ba tesi waju lati ma wa so oruko Jesu wese ikokanlelogoji nitori na won si lo kuro ni waju ijo ajo igbimo won yo
1: won yo won banu je o won yo won sokun o won yo won o kerora we pe ah ewo lo de ba won yi kin le ti won gba Jesu Kristi gbo o ni won yo nitori ti aka won ye ti iya ije nitori oruko re nitori be

àwọn ara túbú sì tẹ́tí sí wọn lójijì. Ìṣẹ̀lẹ̀ ńlá ṣiṣẹ̀ tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mí tìtì ọ̀gán gbogbo ilẹ̀kùn sì ṣí ìdè wọn sì tú sílẹ̀. Ó ṣe é ṣe kí a rí ẹnikẹ́ni nínú wa kí ó máa sọ pé òun ti ka èyí rí o kàárí ṣe ó ń ṣe é. Nígbà tí o bá bọ́ sínú wàhálà ṣe ó ń ṣe báyìí, ṣe ó ń gbàdúrà, ṣe ó ń kọrin, ṣe ó ń yọ̀ níwájú Olúwa. Èyí ni a rí wípé àwọn wọ̀nyí ṣe bí wọ́n ti ń yọ̀ níwájú Olúwa, tí wọ́n ń sọ fún Ọlọ́run wípé Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ rẹ, ó jẹ́ olóòótọ́, ó jẹ́ ẹni gíga, ó jẹ́ ẹni tó ju ogbà àwọn ènìyàn lọ, ó jẹ́ ẹni tó wà láti ayérayé títí dé ayérayé. Bí wọ́n ti ń yin Olúwa lógo, bí wọ́n ti ń kọrin sí Olúwa, bí wọ́n ti ń yọ̀ níwájú Olúwa nínú wàhálà wọn, nínú ilé túbú tí wọ́n wà, ni a rí wípé ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ lọ́gán. Ni a rí pé gbogbo èdè àwọn onítúbú yìí, àwọn tí ó wà nínú túbú, gbogbo èdè wọn já, a tú wọn sílẹ̀. Àwọn ilẹ̀kùn tí a ti tì pa tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ni a rí pé wọ́n ṣí wọn sílẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run. Bí àwa pàápàá nínú bí ni, nínú wàhálà wa, nínú ìyàn, nínú àìríjẹ, bí a bá lè kọrin sí Ọlọ́run, bí a bá lè gbàdúrà níwájú Ọlọ́run, bí a bá lè máa dúpẹ́ fún àwọn nǹkan tí Ọlọ́run ti ṣe fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a rí wípé ìdè wa yóò já, àwọn wàhálà wa a ó mú wọn kúrò. Wò ó, bí a bá wà nínú ìbànújẹ́ pàápàá, ó yẹ kí a máa kọrin sí Ọlọ́run, ó yẹ kí a máa gbàdúrà sí Ọlọ́run, ó yẹ kí a máa yọ̀ níwájú Olúwa nígbà gbogbo, ni ó yẹ kí a máa yọ̀. Nínú Kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹwàá, Kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹwàá, bí ẹni tí ó kún fún ìbìnújẹ́ ṣùgbọ́n àwa ń yọ̀ nígbà gbogbo. Èyí ni ìtara àti ìlépa àwọn ọmọ Ọlọ́run. Èyí a rí ìwà bí Ọlọ́run tí àwọn ènìyàn wọ̀nyí ní, ó ní bí ẹni tí ó kún fún ìbìnújẹ́. Èyí jẹ́ pé kì í ṣe ìbànújẹ́ díẹ̀ ni Paul apostle ni ó ní. Ó dàbí ẹni pé àwọn nǹkan wọ̀nyí wọ́n wá sí ojú kan, látọ̀tún, látòsí, láti iwájú, láti ẹ̀yìn. Ó ní bí ẹni tí ó kún fún ìbìnújẹ́, ó ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa ń yọ̀ ní ìgbà gbogbo. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a máa yọ̀ níwájú Olúwa. Bí ó tilẹ̀ jẹ́ wípé a pàdánù àwọn nǹkan kan tí mo ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí pé a mú ìdúró onígbàgbọ́ níbi iṣẹ́, nítorí pé a mú ìdúró onígbàgbọ́ nínú ẹbí wa, nítorí pé a kò gbọ̀jẹ̀gẹ́ fún àwọn ẹlẹ́tàn, fún àwọn tí ó wà nínú ayé, àwọn mọ̀lẹ́bí wa tí wọ́n fẹ́ kí a kọjú sí wọn, kí a sì kọ ẹ̀yìn sí Jésù Kristì, a kò gbọ̀jẹ̀gẹ́, a kò pẹ̀yìn dà. Nítorí bẹ́ẹ̀, ó ṣeé ṣe kí a pàdánù àwọn àǹfààní díẹ̀ díẹ̀ láti ọ̀dọ̀ wọn, ṣùgbọ́n síbẹ̀ ó yẹ kí a máa yọ̀ nínú Olúwa. Nínú Hebrews 10:14 ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n, nítorí ẹ̀yin bá àwọn tí ó wà nínú ìdè kẹ́dùn, ẹ sì fi ayọ̀ gba ìkólọ ẹrù yín, ẹ sì fi ayọ̀ gba ìkólọ ẹrù yín, nítorí ẹ̀yin mọ̀ nínú ara yín pé ẹni ọ̀rọ̀ tí ó wà títí, tí ó sì dára ju bẹ́ẹ̀ lọ lé ọ̀run. Èyí ni a rí tí àwọn onígbàgbọ́ ti ìṣáájú tí wọ́n ṣe, wípé nígbà tí a kó wọn lẹ́rù, wípé nígbà tí a jẹ wọ́n níyà, wípé nígbà tí a rẹ́ wọn jẹ, wípé nígbà tí a gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ wọn, èyí tí wọn ìbá fi bọ́hùn, èyí tí wọn ìbá fi máa ráhùn, èyí tí wọn ìbá fi máa sọ wípé Ọlọ́run kí ló dé, kí wọ́n máa fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́, ṣùgbọ́n a rí wípé wọ́n ń yọ̀ níwájú Olúwa. Ní àkókò tí a tún ní àwọn wàhálà mìíràn, jẹ́ kí a wo Pétérù kìíní láti orí kẹrin, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá. Ó ní, olùfẹ́, ẹ má ṣe ka ìdánwò iná tí ń bẹ láàrin yín, èyí tí ó dé sí yín láti dán yín wò bí ẹni pé ohun àjèjì lè ó dé bá yín. Ó ṣeéṣe kí ìdánwò tí ń jóni bí iná, ìdánwò tí ń da ọkàn rú gẹ́gẹ́ bí iná tí ń da ọgbọ̀n kan rú, ìdánwò tí ó le púpọ̀. Ó ní, olùfẹ́, ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ má ṣe ka ìdánwò iná, ìdánwò tí ó le là ń pè bẹ́ẹ̀, ìdánwò tí ń jóni lára là ń pè bẹ́ẹ̀, ìdánwò tí ó dàbí ẹni pé a kò ríro èyí rí là ń pè bẹ́ẹ̀. Ó ní, tí ń bẹ láàrin yín, èyí tí ó dé sí yín láti dán yín wò, láti dán ìgbàgbọ́ yín wò, láti dán ìfẹ́ yín sí Ọlọ́run wò, láti dán ìjólóòtọ́ yín wò, láti dán ìfara ẹni rúbọ ìjọ̀wọ́ ẹni lọ́wọ́ fún Ọlọ́run, láti dán wò, láti dán gbogbo àwọn ìlérí tá a ti ń ṣe fún Ọlọ́run, má jẹ̀mú tí a ti ń ba Ọlọ́run dá, láti dán wọn wò. Ó ní, àwọn ìdánwò wọ̀nyí tí ó dé sáàrin wa, láti dán ìgbàgbọ́ wa wò, láti dán ìfẹ́ wa wò, láti dán ìjọ̀wọ́ ẹni lọ́wọ́ tí a ní, láti dán wò. Ó ní, bí ohun àjẹ́

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Isteli ikini ti peteru si eniyan gbogbo ori ikeji nitori na e fi aran kan gbogbo lile ni apa kan ati etan gbogbo ati agabagebe ati ilara ati siso oro buburu gbogbo bi omo owo titun ki e ma fe wara ati emi na eyi ti ko ni etan ki en ki o le ma ti pasere dagba si igbala bi eyin ba ti to wo pe olore ni oluwa eni ti eyin ntobo bi si okuta iye ti ati owo eniyan ko sile ni toto ṣugbọn lọdọ Ọlọrun aṣayan iyebiye eyin pẹlu bi okuta aye ni akọ ni ile emi alufa mi mo lati ma ru ebo emi ti se itewogba lọdọ Ọlọrun nipa Jesu Kristi nitori o nbe ninu iwe mimo pe kiyesi mo fi pataki okuta egun le aṣayan iyebiye lile ni Sioni eni ti o ba si gbagbo oju ki yo ti nitori na fun eyin ti o gbagbo ola ni ṣugbọn fun awon ti ko gbagbo okuta ti awon mo le ko sile o na ni o di pataki igun ile ati pelu okuta edibolu ohun apata ikose nitori won kose nipa sise egboran si oro na ninu eyi ti a gbe yan won si pelu sugbon eyin ni iran ti ayan olu alufa orile ede mimo eniyan oto ke eyin ki o le fi ola nla eni ti o pe eyin jade kuro ninu okunkun sinu imole iyanu re han eyin ti kii se eniyan nigba kan ri sugbon ni isisin yi eyin di eniyan olorun eyin ti ko ti ri anugba ri sugbon ni isisin yi e ti ri anugba olufe mo bẹ yin bi alejo ati bi ero lati fa seyin kuro ninu ifekufe ara ti n ba okan jagun ki iwa yin laarin awon keferi ki o dara pe bi won ti n soro yin bi oluse buburu nipa ise rere yin ti won ma kiyesi ki won ki o le ma yin Ọlọrun logo ni ojo ibewo e ma teriba fun gbogbo ilana eniyan nitori ti Oluwa iba se fun oba bi fun olori tabi fun awon baale bi fun awon ti aran lati odo re fun igbesan lara awon ti n se buburu ati fun iyin awon ti n se rere bẹ́ẹ̀ sáà ni ìfẹ́ Ọlọ́run pé ní rere ṣe kẹ́ lè dá òpè àwọn wèrè ènìyàn lẹ́kun bí òmìnira láìsí lo òmìnira yín fún ohun bíbo aran kan yín mọ́lẹ̀ ṣùgbọ́n bí ẹrú Ọlọ́run ẹ bọ̀wọ̀ fún gbogbo ènìyàn ẹ fẹ́ àwọn ará ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bọ̀wọ̀ fún ọba ẹ̀yin ọmọ ọ̀dọ̀ ẹ máa tẹríba fún àwọn olúwa yín pẹ̀lú ìbẹ̀rù gbogbo kì í ṣe fún àwọn ẹni rere àti oníwà tútù nìkan ṣùgbọ́n fún àwọn òǹroro pẹ̀lú nítorí pé èyí ni ìtẹ́wọ́gbà bí ènìyàn bá fi orí ti ìbànújẹ́ tí ó sì ń jìyà láìtọ́ nítorí ọkàn rere sí Ọlọ́run nítorí ògo kíni ó jẹ́ nígbà tí ẹ bá ṣẹ̀ tí a sì lù yín bí ẹ bá fi sùúrù gbà á ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá ń ṣe rere tí ẹ sì ń jìyà bí ẹ̀yin bá fi sùúrù gbà á èyí ni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run nítorí inú èyí ni a pè yín sí nítorí Kristi pẹ̀lú jìyà fún yín ó fi àpẹẹrẹ sílẹ̀ fún yín kí ẹ̀yin kí ó lè máa tọ ipasẹ̀ rẹ̀ ẹni tí kò dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni a kò sì rí àrékérekè lé ẹnu rẹ̀ ẹni nígbà tí a kẹ́gàn rẹ̀ tí kò sì padà kẹ́gàn nígbà tí ó jìyà tí kò sì kìlọ̀ ṣùgbọ́n ó fi ọ̀ràn rẹ̀ lé ẹni tí ń ṣe ìdájọ́ òdodo lọ́wọ́ ẹni tí òun ti kára rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀ kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mú yín láradá nítorí ẹ̀yin ti ń ṣáko lọ bí àgùntàn ṣùgbọ́n ní ìsinsìnyí ẹ̀yin padà sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀pù ọkàn yín.
2: Epistle kíni ti Peteru sí ènìyàn gbogbo orí ìkẹta. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà kí a lè jèrè wọn ní àìsọ̀rọ̀ nípa ìwà àwọn aya wọn nígbà tí wọ́n bá ń wo ìwà rere tí ohun ti ẹ̀rù yín ọ̀ṣọ́ ẹni tí kí ó má jẹ́ ọ̀ṣọ́ òde ti irun dídì àti ti wúrà lílò tàbí ti aṣọ wíwọ̀ ṣùgbọ́n kí ó jẹ́ ti ẹni tí ó farasin ní ọkàn nínú ọ̀ṣọ́ àìdíbàjẹ́ ti ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí tútù èyí tí í ṣe iyebíye níwájú Ọlọ́run nítorí báyìí ni àwọn obìnrin mímọ́ ìgbani pẹ̀lú tí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run fi ṣe ara wọn ní ọ̀ṣọ́ wọn a máa tẹríba fún àwọn ọkọ tiwọn gẹ́gẹ́ bí Sara ti gbọ́ ti Abrahamu tí ó ń pè é ní Olúwa ọmọbìnrin ẹni tí ẹ̀yin ń ṣe bí ẹ̀yin bá ń ṣe rere tí ohunkóhun kò sì dẹ́rù bà yín bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin ọkọ ẹ máa fi òye bá àwọn aya yín gbé ẹ máa fi ọlá fún aya bí ohun èlò tí kò lágbára àti pẹ̀lú bí àjùmọ̀jogún orí ọ̀fẹ́ ìyè kí àdúrà yín kí ó má baà ní ìdènà lákòótán kí gbogbo yín ṣe onínú kan ẹ máa bá ara yín kẹ́dùn ẹ ní ìfẹ́ ara ẹ máa ṣe ìyọnú ẹ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ẹ má ṣe fi búburú san búburú tàbí fi èébú san èébú ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ẹ máa súre nítorí èyí ni a pè yín sí kí ẹ̀yin kí ó lè jogún ìbùkún nítorí ẹni tí yóò bá fẹ́ ìyè tí yóò sì rí ọjọ́ rere kí ó pa han rẹ̀ mọ́ kúrò nínú ibi àti ète rẹ̀ kúrò nínú sísọ ọ̀rọ̀ ẹ̀tàn kí ó yà kúrò nínú ibi kí ó sì máa ṣe rere kí ó máa wá àlàáfíà kí ó sì máa lépa rẹ̀ nítorí ojú Olúwa ń bẹ lára àwọn olódodo etí rẹ̀ sì ṣe sí ẹ̀bẹ̀ wọn ṣùgbọ́n ojú Olúwa ń wo àwọn tí ń ṣe búburú
1: tani yo si se yin ni bi bi eyin ba je onitara si on rere sugbon bi eyin ba jiya nitori ododo alaafia ni e ma se beru won ki e ma si se kominu sugbon e bowo fun Kristi bi oluwa lokan yin ki e si mura tan nigba gbogbo lati da olukuluku lohun ti n bere re titi o nbe ninu yin sugbon pelu okan tutu ati iberu ki e ma ni eri okan rere bi won ti n soro yin ni bi ki oju ki o le ti awon ti n kegan iwa rere yin ninu Kristi nitori o san bi o ba je ife olorun keji iya fun rere se ju fun buburu ise lo nitori ti Kristi pelu jiya leekan nitori ese wa olooto fun awon alaise ooto ti o le mu wa de odo olorun eni ti a pa ninu ara sugbon ti a so de aye ninu emi ninu eyi ti o lo pelu ti o si wasu fun awon emi ninu tubu awon ti o se alaigboran nigba kan nigba ti suuru olorun duro pe ni saa kan ni ojo noa nigba ti won fi n kan oko ninu eyi ti a gba okan die la nipa omi eyi ni eni mejo apere eyi ti n gba yin la ni isisiyi pelu ani baptisimu ki se iwe eri ti aranu bi ko se idahun okan rere sipo olorun nipa ajinde jesu kristi eni ti o ti lo si orun ti o si n be ni owo otun olorun awon angeli ati awon olola ati awon alagbara si n teriba fun.
0: This CLM Radio, the spiritual warfare is our concern.
3: Je ki a dede duro.
4: Loni bi a ti gbo eri ti awon elomiran je wo pe Olorun da won ni ide o gba okan won la o pese fun won o mu won larada awa paapa bi a ti wa loni o ye ki a gbagbo wo pe ni agbara Olorun ko si ohun to soro lati se. E je ki a gbohun wa soke lati gbadura lati so fun Olorun ebe yowu ki a ni ki a so fun Olorun ki o le gbo ti wa ki o le da wa ni ide ki o si le saanu fun wa.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ̀mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Egypt já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypt, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Egypt. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà, ni wípé nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, òun ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn, nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíptì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wipe bi awon mo Israel won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wipe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wipe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wepe ki o ma se si enikeni ninu owa ti yo wa sihin lasan adura mi ni wepe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won e ti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma n padanu ori ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wepe nigbakugba ti o ba ri ninu oro Olorun wepe Oluwa si so pe yala o nba Mose soro tabi o nba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o nba soro tabi Davidi tabi Danieli tabi enikeni bi o ba tin ri wepe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wepe oro ti Olorun ba so yo seye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin yi ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt eyi so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeé ṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ abọ̀rìṣà ní ìgbà tí ó sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo ní sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàídà àwọn ẹlẹ́bọlóògùn ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú o kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ jésù ò ní iyè láìmọ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni Olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewe be kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se eteogba ni waju olowa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mo da won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun o pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun Olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti Olorun pa lase fun won ki ibukun won yi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi akoba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi olowa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iku re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun won ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Corinthi kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara tijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi irekoja wa ani Kristi robo fun wa ye ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile ohun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti Olorun be lọwọ ọmọ Israel ni wo pe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe yìí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ́ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Egypt ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ́ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ tí ó wípé a kì yóò fọ́ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà, mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ́ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe gbé pátápátá. Wo Exodu orí kejìlá, Exodu orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà.
ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fidi oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara ijiti nigbati o ba si ri eje na lara aterigba ti lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le a da nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si ja si fun wa wi pe awa paapa ni won gba ti ati mo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se olanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ran ti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo exodu ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese ikini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketaleni ogota ori kefa ti Johanu ese ketaleni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni
iye si ni oro olorun ti an so fun wa lati enu Jesu Christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wi pe bi ati wa labe ami eje Jesu Christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wi pe oro na ti emi so fun yin iyi ni o ni emi si ni pelu ikefa ni we pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo Korinti kini ori karun lati ese ikeje nitori na emu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi ire koja wa ani Kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu eti an pe ni iwokara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba ro olorun mu eyi si wa ni igbese aye won sugbon so fun wi pe bi a ba fe je anfani ti a si fe ni ibukun ti o wa ninu ire koja ti an ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ise sile wi pe aiwokara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi abati se awon afiyesi wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi aba wa labe eje odo agotan ni kiakia je kia wo exodo ori kejila lekan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Christi ti ata sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wi pe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wi pe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni e ti an pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbese aye re yo ma da olamu yo ma pon oloju nitori wi pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi
ejo laila eni iyi ni esho yo ma wole ni igba gbogbo pelu awon emi esho yo ma wole bi a ba ri eni ti o ngbe ile ti ko ni orule eye yo ma fi be se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni perese ti o je wipe awon eye awon eye ojo run yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ke aso nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o gbe ile ti ko ni orule tabi ti ko ni perese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe ejodo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o ngbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o ngbe ile ti ko ni perese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ke asawa si bi ti anu ke aje ki eje Jesu ki o bo wa ke aje ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eni

àgùntàn náà sọ wípé ohun tí ó jẹ́ ìpín wọn ni ìrunú, ìbínú gbogbóná Ọlọ́run, ìkanú àti ìpọ́njú púpọ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí èyí kí ó jẹ́ kí o sáré wá sábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, kí ìdáǹdè, ìpamọ́, ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ̀. Ìkejì ni wípé àwọn wọ̀nyí tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, wọ́n bọ́ sí ìdájọ́. Ìdájọ́ nínú ayé yìí, èyí ni ipa ìkíní, èyí ni ìlépa ìkíní tí ó máa lé wọn bá. Ìdájọ́ ti inú ayé yìí, ìkejì ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Bí o bá wo Exodus ń sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan, ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Íjíbítì, wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn. Nítorí bẹ́ẹ̀, bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayéráyé yóò lè jẹ́ tirẹ̀. Bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́, kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí, tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn. Èrèdí èyí ni wípé ìdájọ́ Ọlọ́run ti ayé ìsinsìnyí ó wà lórí wọn. Bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀, ìdájọ́ ayéráyé ni ó jẹ́ ìpín wọn pẹ̀lú. Ìkẹta, a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísíráẹlì àti ti Íjíbítì nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn. Nínú ayé, wàhálà wà, ìpọ́njú wà, àìsàn wà, ìṣe jàǹbá púpọ̀ ló wà. Ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé, ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ. Nínú Exodus orí 15, ẹsẹ̀ 26, ó sì wípé bí ìwọ bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohùn Olúwa Ọlọ́run rẹ, tí o bá sì ṣe èyí tí ó tọ́lé ojú rẹ̀, ìwọ tí ìwọ bá fetí sí òfin rẹ̀, tí ìwọ bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Íjíbítì sí ọ lára, nítorí èmi lé Olúwa tí ó mú ọ lára dá. Àwọn tí ó wà nínú ayé, àìsàn púpọ̀ ni ó wà lára wọn. Àìsàn kò gbóògùn, àìsàn tí pani ló wà lára wọn. Bí ìwọ pàápàá kò bá fẹ́ má jìyà, bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú, bí àwọn tí ó wà nínú ayé, ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Ìkẹrin, ìwòsàn jẹ́ ti àwọn ọmọ Ísíráẹlì wọ̀nyí, nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nínú orin Dáfídì lẹ́ẹ̀kan sí, orin Dáfídì orí 95, orin Dáfídì orí 95, 95, ẹsẹ̀ 17, ó sì mú wọn jáde tí àwọn ti fàdákà àti wúrà, kò sì sí àìlera kan nínú ẹ̀yà rẹ̀. Báwo ni ó ṣe ṣeéṣe fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí, ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta, láti wà ní ara dídá ṣáṣá, láì ní àìsàn kankan ní àgọ́ ara wọn, nítorí ẹ̀jẹ̀ Jésù tí a fi bọ̀ wọ́n, tí a fi dáàbò bọ̀ wọ́n? Èyí ni ó jẹ́ kí ó ṣeéṣe ní ìgbésí ayé wọn. Rántí pé bí ìwọ pàápàá bá fẹ́ ní ìwòsàn kúrò nínú gbogbo àrùn, ohun tí o ní láti ṣe ni láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀. Rántí pé àǹfààní tàbí ìbùkún tí ó wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni wípé a ó gbà ọ́ lọ́wọ́ ìparun, wípé o ó bọ́ lọ́wọ́ ìparun láti ọwọ́ apanirun ni. Ìkejì, o ó bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Ìkẹta, a ó fi ìyàtọ̀ sí àárín rẹ àti àwọn tí ó wà nínú ayé. Ìkẹrin, ìwòsàn pípé kúrò nínú gbogbo àrùn yóò jẹ́ tirẹ. Nísinsìnyí, a ó tọ Ọlọ́run lọ, a ó sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ wípé fún wa ni Jésù Kristì kú.

pípé Jésù Kristì ní ọ̀dọ́ àgùntàn tí a pa nítorí ẹ̀ṣẹ̀ wa, tí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tiwa, àti wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí o bá ti ń fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà, tí ó ń sọ fún Ọlọ́run tí ó ń kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, bẹ́ẹ̀ ni ìgbàlà Ọlọ́run, ìwòsàn látòkè wá, ìdáǹdè tòótọ́ yóò jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a dìde dúró láti bá Ọlọ́run sọ̀rọ̀. Rántí pé Jésù Kristì nìkan ṣoṣo ni ọ̀dọ́ àgùntàn tí a pa fún wa. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè gbà á kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìgbàlà. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹdè. Sọ fún Ọlọ́run, àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ, mú wọn kúrò. Ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ, ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ, àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ, àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń jẹ́ ó ti ń kàn wọ́n sílẹ̀, bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ, tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé a ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. A ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. A ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé. Kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní. Kí ìyàtọ̀ kí ó bá lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀ ni yóò wọ̀ ọ́ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ lé ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú, irinkurin, ìfẹ́kúfẹ̀ẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá. Àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá. Nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yówù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí eyín kọjá. Àìsàn yóò rí ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́. Ìpọ́njú yóò rí ọ kọjá.
wàhálà ayé yìí yóò rè ọkọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò rè ọkọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rè yín kọjá.

0: E je ki agbadura.
1: Olorun alaanu adupe lowo yin. O je aye okan wa lati wa se waju yin. Nitori pe a mo pe nigba ti a ba wa elso okun odi imole. A mo pe nigba ti a ba wa aisan yo pora. A mo wo pe nigba ti a ba wa gbogbo osi, gbogbo ise yo dopin ni igbese aye wa. A mo pe nigba ti a ba wa e o ton imole sinu okan wa ati si ipa ona wa ati sinu aye wa. A mo pe nigba ti a ba wa si waju yin gbogbo awon agbara okunkun ti o tin je gaba ti o tin te wa mole we pe a o ni idande kuro ninu awon nkan wonyi to nda wa loro. A mo we pe nigba ti a ba wa a o le gbadura e o si le gbo adura wa. A nbebe we pe bi a ti wa loni we pe igbagbo aye igbagbo otun yo soji ninu okan wa loruko Jesu. A si nbere we pe gege bi igbagbo aye igbagbo otun yo ti dide ninu okan wa wi pe bi a o ti ma gbadura e o gbo adura wa e o so okunkun di imole fun wa. Awon ikanu tabi awon ohun ti o nda wa loro e o mu won kuro ni oruko Jesu. E ba wa soro e mu wa sumo odo ara yin adupe wo pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. Loni mo soro nipa igbagbo. O ye ki a mo wi pe a ti ma soro nipa igbagbo ohun ti igbagbo le se ere ti o wa ninu igbagbo ipa ti igbagbo ko ninu adura ti a ma ngba bi abawo Heberu ori kokanla ese ikini nje igbagbo ni idaniloju ohun ti a nreti ijeri ohun ti a ko ri bi a ko ba ti ri ohun kankan bi owo wa ko ba ti te ohun ti a nfe ṣugbọn ti emi Olorun jeri ninu okan wa leyin igba ti a ti gbadura we pe ohun yi ti a ko ti ri yo je ti wa eyi ni a npe ni igbagbo. Bi a ba nreti ohun kan ti ko si ti de ṣugbọn ti a ni idaniloju ti a si ni ifọkanbalẹ ninu okan wa wi pe Olorun ki yo je wa kole ati wi pe Olorun yo fun wa ni nkan wonyi a si ni idaniloju yi a ni ijeri yi ninu okan wa eyi ni a npe ni igbagbo. Boya o ti n gbadura fun ọmọ rẹ wi pe eyi pada titun yo de ninu ọmọ rẹ ṣugbọn o dabi ẹni wi pe ohun to n reti ko ti tẹ ọ lọwọ o ko ti ri ki o fi oju ara ri ṣugbọn o ni idaniloju. Emi Olorun si n jeri ninu ọkan rẹ wi pe nkan ti o ti gbadura fun yi wi pe dandan Olorun yo ṣe wi pe o tilẹ ti ṣe ka foju ri loku. Eyi ni a n pe ni igbagbo. Boya o n gbadura fun ọkọ rẹ wi pe iyipada rere ninu ẹbi iyipada rere ni ti iṣẹ iyipada ni ti igbega yo de ṣugbọn a ko ti fi oju ri lojukoju a ko ti ri igbega tabi iyipada ti a n bere lojukoju ṣugbọn a ni idaniloju ninu ọkan wa. Ọkan wa balẹ wi pe Olorun ti ṣe paapaa bi a ko tilẹ ti ifoju ri. Emi Olorun si n ba emi wa jẹri wi pe Olorun ti gbọ adura wa inu wa bẹrẹ si ni dun bi a ko ti foju ri bi a ko tilẹ ti ri sibẹsibẹ a ni inu didun nitori pe a mọ wi pe Olorun ti ṣe. Eyi ni a n pe ni igbagbọ. O sọ ninu ẹsẹ ikeji wi pe nitori ninu rẹ li awọn alagba ni ẹri rere. Bi a ba n sọ awọn alagba kii ṣe awọn ti wọn lewo lori a mọ wi pe awọn ti wọn lewo lori wa ti wọn ko ni igbagbọ ninu Olorun. A n sọ nipa awọn alagba awọn baba wa ninu igbagbọ gẹgẹ bi Abrahamu ti o jẹ wipe bi ileri ti Olorun ṣe fun bi ọwọ rẹ ko tilẹ ti itẹ sibẹsibẹ o n yọ wo apẹrẹ yi ninu Romu ori kẹrin ninu lati ẹsẹ ikẹtadinlogun gẹgẹ bi a ti kọ pe mo ti fi ọ ṣe baba orilẹ ede pupọ niwaju ẹni ti o n gbagbọ Olorun ti kara rẹ ti o sọ oku di aye ti o si pe a ohun wọn ni ti ko si bi ẹni pe wọn ti wa. Jẹ ki o yọ wi pe ni akoko yi Abrahamu ko ti bi ọmọ ileri ṣugbọn a ti ṣe ileri fun a si n sọ fun a wi pe bi o tilẹ jẹ wi pe ko ti foju ri Olorun pe ohun wọn ni ti ko si bi ẹni pe wọn ti wa. Ijẹrisi ninu ọkan rẹ yi idaniloju ti o ninu ọkan rẹ yi eyi ni a n pe ni igbagbọ. Wẹsẹ keji ni logun nigbati ireti ko si ẹni ti o gbagbọ ni ireti ki o le di baba orilẹ ede pupọ gẹ́gẹ́ bí èyí tí a ti wí pé báyìí ni irú ọmọ rẹ̀ yóò rí, ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́, kò ro ti ara òun ti kára rẹ̀ tí ó ti kú tán nígbàtí ó tó bí ẹni ìwọ̀n ọgọ́rùn ọdún, àti kíkú inú Sara kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run, ṣùgbọ́n ó le ní ìgbàgbọ́. Èyí jẹ́ pé ó dúró ṣinṣin ní ìgbàgbọ́, ó ń fi ògo fún Ọlọ́run nígbàtí ó sàtìmọ̀ dájúdájú pé ohun tí òun bá ti lérí òun sì lè ṣe. Èyí ni a ń pè ní ìgbàgbọ́, wípé bí a kò tilẹ̀ tí ìfojú rí, ṣùgbọ́n a ti gbàdúrà débi wípé ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wa jẹ́ rí, ó sì jẹ́ kí ó dá wa lójú wípé ohun tí a ń béèrè Ọlọ́run ti ṣe. Nígbà tí a bá gbàdúrà, tí a bá dé àkókò yìí tí a bẹ̀ sínú inú dídùn, tí ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wa jẹ́ rí, tí a ní ìdánilójú àti ìfọkànbalẹ̀ wípé máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ohun tó ń béèrè Ọlọ́run ti ṣe, máa yin Ọlọ́run lógo nítorí wípé ohun tó ń béèrè Ọlọ́run ti fi ìfọ́, bí ó tilẹ̀ jẹ́ wípé o kò tí ì rí nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run lógo, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní bu ọlá fún Ọlọ́run, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní kí Ọlọ́run, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní sọ nípa agbára ńlá Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ pé o kò tí ì fi ojú rí nǹkan wọ̀nyí, èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bí o bá wo Hebrew 11:6, ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò lè ṣeéṣe láti wù ú, nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé ó ní olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Èyí ni ó ń sọ fún wa wípé ìgbàgbọ́ kì í dúró lásán, ìgbàgbọ́ kì í wà lóun nìkan, wípé bí a bá ní ìgbàgbọ́ a ó máa gbìyànjú láti wo Ọlọ́run, bí a bá ní ìgbàgbọ́ a ó máa tọ Ọlọ́run wá nígbà gbogbo, bí a bá ní ìgbàgbọ́ wípé a ó máa ké pe Ọlọ́run, a ó máa gbàdúrà, bí a bá ní ìgbàgbọ́ a ó máa fi hàn nípa ohun tí a ń sọ lẹ́nu. Ìgbàgbọ́ jẹ́ ohun ìní tí ó ṣe iyebíye, àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń já wa sílẹ̀, àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń pani, àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí ìgbàlà Ọlọ́run, ìyì Ọlọ́run, ìbùkún Ọlọ́run kí ó bọ́ lọ́wọ́ ènìyàn. Ìgbàgbọ́ máa ń sọ nípa ohun tí ó dára, àìgbàgbọ́ máa ń sọ nípa ohun tí kò dára láti inú ọkàn wá. Ohun tí a máa ń sọ ni ó máa ń fi hàn èyí tí a ní, yálà a ní ìgbàgbọ́ tàbí a ní àìgbàgbọ́. Bí a bá ní ìgbàgbọ́, ìgbàgbọ́ yóò sọ òṣì àti ìṣe wa yóò sọ di ayọ̀, ìgbàgbọ́ yóò mú wa kúrò nínú òkùnkùn, yóò mú wa sínú ìmọ́lẹ̀, ìgbàgbọ́ yóò yí àtúbọ̀tán ayé wa, yóò yí padà, ìgbàgbọ́ yóò mú wa kúrò nínú ọ̀nà tó lọ sí ọ̀run àpáàdì, yóò mú wa sí ọ̀nà tí ó lọ sí ọ̀run rere. Ní ẹ̀dà kejì, àìgbàgbọ́ yóò sọ ayọ̀ di ìbànújẹ́, àìgbàgbọ́ yóò yà wá nípa kúrò lọ́dọ̀ Ọlọ́run, kúrò nínú ìyè Ọlọ́run àti kúrò nínú ìbùkún Ọlọ́run. Bí ènìyàn bá ní ìgbàgbọ́, ìgbàgbọ́ tí gbanilà, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ tí ń dàgbà sókè, àti ìgbàgbọ́ tí fẹsẹ̀ múlẹ̀ nínú Ọlọ́run àti nínú ọ̀rọ̀ rẹ̀, ìgbàgbọ́ yìí yóò ní ohùn tí ń bá Ọlọ́run sọ̀rọ̀. Èyí ni a fi ń sọ ní àṣálẹ̀ yìí nípa ohùn ìgbàgbọ́, tàbí kí a kúkú wípé ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ láti ẹnu rẹ̀ jáde. Ohùn ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ. Kí a tó kú, ìgbàgbọ́ yóò máa sọ̀rọ̀. Bí a tiẹ̀ wà ní ibi tó jẹ́ wípé ó dàbí ẹni pé ayé fẹ́ pin fún wa, ìgbàgbọ́ yóò sì máa sọ̀rọ̀. Bákan náà, bí o bá wo Ìṣe àwọn Apọ́stẹ́lì 7:15, Ìṣe àwọn Apọ́stẹ́lì 7:15, ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹjúmọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run, àti Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, òun sì wí pé wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀, àti ọmọ ènìyàn ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Nígbà náà ni wọ́n kígbe lé òun rárá, wọ́n sì di etí wọn, wọ́n sì fi ọkàn kan rọ́lù ú, wọ́n sì wọ sẹ́yìn òde ìlú, wọ́n sọ ọ́ lé òkúta, àwọn ẹlẹ́rìí sì fi aṣọ wọn lélẹ̀ lé ẹsẹ̀ ọmọkùnrin kan tí a ń pè ní Saulu. Ṣùgbọ́n wọ́n sọ Stefanu lé òkúta, ó sì ké pé Olúwa wípé Jésù Olúwa gba ẹ̀mí mi. Bí o bá wo ibi tí a kà yí dáradára, ó rí wípé nípa ìgbàgbọ́ ni Stefanu ni ó fi sọ̀rọ̀. Ohun tí a ń gbọ́ lẹ́nu rẹ̀ ni ohùn ìgbàgbọ́. Wò wípé ó kún fún ẹ̀mí mímọ́. Nígbà tí a fẹ́yàn Stefanu, ohun yìí ni a rí kà nípa rẹ̀ wípé ó kún fún ìgbàgbọ́, ó kún fún ọgbọ́n Ọlọ́run, ó sì kún fún ẹ̀mí mímọ́ pẹ̀lú. Níhìn-ín ni a ń ṣe inú ni bí ni sí i. Níhìn-ín ni a ń sọ́lé òkúta. Ó ní wò ó, mo rí Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Rí i wípé Jésù kò sọ ohunkóhun nísinsìnyí. Ṣùgbọ́n ó dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Báwo ni Stefanu ṣe mọ̀ wípé kìí ṣe wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí onídàájọ́? Kìí ṣe wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ dá a lẹ́bi wípé bóyá Stefanu ti sọ ohun kan tí kò dùn mọ́ Ọlọ́run nínú, ohun kan tí ó fa inúnibíni tàbí sísọ lókuta tí wọ́n sọ lókuta. Báwo ni ó ṣe mọ̀ wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí alágbàwí, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ pe òun lọ sílé, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ kí òun káàbọ̀ sí ìjọba Ọlọ́run? Ohun tí ó fi mọ̀ ni wípé ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé òun jẹ́ ti Ọlọ́run. Àti wípé Jésù pàápàá ó jẹ́ olùràpadà àti olùdáǹdè òun. Èyí ni a ń sọ nípa ìgbàgbọ́ wípé ní ojú ikú, ẹni tí ó bá ní ìgbàgbọ́, ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí ó tilẹ̀ ń kú lọ, yóò máa wípé mo ń lọ sílé. Yóò máa wípé a ti pèsè adéògùn sílẹ̀ fún mi. Yóò máa wípé mo mọ̀ wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé níbẹ̀. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Àti wípé èmi lọ pèsè àyè sílẹ̀ fún yín, wípé nígbà tí mo bá sì ṣetán, èmi ó padà wá láti mú yín lọ sí ọ̀dọ̀ ara mi. Ẹni tí ó bá ní ìgbàgbọ́ títí di ojú ikú ni ó máa wípé mo ń lọ sí ìlú ọ̀run, mo ń lọ sí ibi rere. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí ó tilẹ̀ wà ní ẹnu bodè ọ̀run báyìí, yóò máa wípé mo fẹ́ wọlé, nítorí wípé mo ní orúkọ nínú ìwé ìyè. Èyí ni a fi mọ àwọn tí ó ní ìgbàgbọ́ nínú ayé, ohùn wọn yóò máa sọ̀rọ̀ ìgbàgbọ́. Ní ojú ikú, ọ̀rọ̀ ẹnu wọn yóò máa jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Wọ́n máa ní ìrètí àti ìdákọ̀rọ̀ ìdánilójú nínú ọ̀rọ̀ àti ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n ẹni tí ó bá ní àìgbàgbọ́ yóò máa dààmú, yóò máa ṣiyèméjì. Gẹ́rẹ́ tí ó bá ti ní inúnibíni tàbí àjálù tàbí ẹ̀dùn ọkàn kan, ó máa gbọ́ láti ẹnu rẹ̀ bẹ́ni wípé Ọlọ́run kò fẹ́ mi, bẹ́ni wípé kò sóhun tí mo lè ṣe tó lè ṣe dáradára, bẹ́ni wípé Ọlọ́run kì í gbàdúrà mi, bẹ́ni wípé mi ò mọ kí ni mo ṣe, bẹ́ni wípé bóyá mi ò tiẹ̀ pẹ̀lú àwọn àyàn fẹ́, bẹ́ni wípé mi ò kúnkún mọ̀ bóyá Ọlọ́run ò tiẹ̀ fẹ́ kí n máa sin òun, mi ò kúnkún mọ̀ bóyá mo kàn ń wá sí ilé ìsìn lásán, mi ò kúnkún mọ̀ bóyá gbogbo èyí tí mo ń ṣe ó jẹ́ òtú báńtẹ́ níwájú Ọlọ́run. Ẹni tí kò ní ìgbàgbọ́ láti ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni ó máa rí wípé ohun tí ó ń sọ jáde lẹ́nu ó jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́, kí o sì mọ̀ wípé ohun tí a ń sọ jáde lẹ́nu òun ni ó ń fi wá hàn, yálà a jẹ́ ẹni tí ó gbàgbọ́ tàbí a jẹ́ aláìgbàgbọ́. Ohun tí ó ń jáde láti ẹnu wa, yálà ọ̀rọ̀ ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ àìgbàgbọ́, èyí ni yóò máa fi hàn yálà a ó ní ìbùkún tàbí a ó ní ìdájọ́. Kí n tó máa sọ síwájú sí, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń sọ̀rọ̀, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń kọrin, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń jẹ́rìí, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú, kí n tó sọ síwájú sí ohun tí ìgbàgbọ́ máa ń ṣe, ohun tí ọ̀rọ̀ ìgbàgbọ́ máa ń sọ. Jẹ́ kí n kọ́kọ́ sọ fún ọ ohun tí àìgbàgbọ́ máa ń sọ láti inú ọkàn àwọn tí kò ní ìgbàgbọ́. Wo Ezekieli orí 37, Ezekieli orí 37 ẹsẹ̀ 11. Nígbà náà ni ó sọ fún mi pé, ọmọ ènìyàn, egungun wọ̀nyí ni gbogbo ilé Ísíráẹlì wò ó. Wọ́n wí pé egungun wa gbẹ, ìrètí wa sì pin, ní ti àwa àti ké wa kúrò. Ọlọ́run ní èrò rere nípa àwọn ènìyàn wọ̀nyí. Ó sọ fún Ezekieli wípé òun fẹ́ dábìrà pẹ̀lú àwọn ọmọ Ísíráẹlì. Òun fẹ́ kí àwọn egungun wọn tí ó ti gbẹ, tí ó wà ní àfonífojì, àwọn egungun tí a ti yà nípa kúrò nínú àwọn egungun mìíràn, òun fẹ́ ṣe ìkójọpọ̀. òun fẹ́ fún ọ ní iyì, òun fẹ́ kí wọn kí ó lè dìde lórí ẹsẹ̀ wọn gẹ́gẹ́ bí ogun ńláńlá. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé Ọlọ́run ní ìrètí tí ó dára, ìpinnu tí ó dára, ìlànà tí ó dára, tí ètò tí ó dára nípa àwọn ènìyàn wọ̀nyí, síbẹ̀ síbẹ̀ ni wọ́n ń sọ wípé kò sí ìrètí fún wọn. Ni wọ́n ń sọ wípé kò dàbí ẹni pé àwọn á lè ní ìgbàlà. Ni wọ́n ń sọ wípé kò dàbí ẹni wípé egungun tí ó ti gbẹ, wípé ó tún lè ní iyè. Èyí jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu àwọn tí ó jẹ́ wípé bí Ọlọ́run tilẹ̀ ní ohun tí ó dára tí ó ń sọ nípa wọn, ohun tí ó dára tí ó ń pètè tí ó ń pèrò nípa wọn, síbẹ̀ síbẹ̀ àìgbàgbọ́ a máa dí wọn lójú, àìgbàgbọ́ a máa se inú wọn. Àìgbàgbọ́ kìí jẹ́ kí wọn kí ó lè mọ̀ ohun iyebíye, ohun rere tí Ọlọ́run pèsè nípa wọn. Jẹ́ kí ó yé ọ wípé Ọlọ́run jẹ́ aláàánú, Ọlọ́run jẹ́ ẹni tí ó ní ìfẹ́, Ọlọ́run ń ronú nípa rẹ, ohun tí ó sọ nípa rẹ. Nínú Jeremiah 29:29, kí a ṣí ìwé, kí a ṣí bíbélì wa kíákíá. Jeremiah 29 láti ẹsẹ̀ 11, nítorí èmi mọ èrò tí mo rò sí yín, lé Olúwa wí, àní èrò àlàáfíà, kìí sì ṣe fún ibi tàbí fún yín tí láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Àwọn tí kò ní ìgbàgbọ́, bóyá ọmọ ń gbóná, bóyá ọmọ ń ṣàìsàn, bóyá ọkọ lọ sí ibi iṣẹ́ kò tètè dé, bóyá ìyàwó lọ sọ́jà kò tètè dé, bóyá àwọn ẹbí wọ́n ní àríwísí díẹ̀ sí, bóyá ó dàbí ẹni wípé oúnjẹ kò tó nínú ilé, tí ó dàbí ẹni wípé àwọn ọmọ wọn ò lè jẹ àjẹyó. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn kò ní ìgbàgbọ́, èyí tí wọn ìbá fi máa wípé ọjọ́ ọ̀la yóò dára, wípé ọ̀la yóò mú ìbùkún wá ju ti òní, wípé nígbà tí ó bá di òwúrọ̀ ìmọ́lẹ̀ yóò tàn, àti wípé nígbà tí òru yìí bá kọjá, wípé ìtànṣán ògo Ọlọ́run yóò farahàn. Èyí tí wọn bá fi nírètí wípé mo mọ̀ wípé Ọlọ́run ronú nípa mi, mo mọ̀ wípé Ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò nípa mi, wọn máa wípé Ọlọ́run kìí gbàdúrà mi ò mọ kí ni mo ṣe. Bóyá ẹ̀ṣẹ̀ bàbá, bóyá ẹ̀ṣẹ̀ ìyá, bóyá ẹ̀ṣẹ̀ bàbá, bóyá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, bóyá ẹ̀ṣẹ̀ tó farahàn, bóyá ẹ̀ṣẹ̀ tí a mọ̀, mi ò kúnkún mọ kí ni mo ṣe. Mo ti gbàdúrà, mo ti gba àwẹ̀, mo ti wá sí dípà, kò sí ibi tó ń lọ tí mi ò bá wọn lọ. Ìpàgọ́ mo débẹ̀, bí wọ́n sọ wípé nínú ẹkùn ni ìjọtún wọ, mo débẹ̀. Bí wọ́n sọ pé gbàgádà ni gbogbo akátún kọrí sí, mo ti débẹ̀. Bí wọ́n sọ wípé àlímọ̀ṣọ́ tàbí nínú ní ìpájà ní ibi tí wọ́n ti ń ṣe ní Ayọ̀bọ́ ni kátún lọ, kò sí ibi tán nìkan lọ tí mi ò lọ. Ṣùgbọ́n wo bí mo ti rí, bí gbogbo ibi tí mo ti dé, àdúrà tí mo ti gbà, ààwẹ̀ tí mo ti gbà, bíbélì tí mo ti kà. Bọ́ ń sọ pé ìpàdé ojú ilé wà bá mi bẹ̀. Bọ́ bí wọ́n sọ pé nínú ẹkùn ni wà bá mi bẹ̀, kò sí nǹkan tí mi ò tíì ṣe tán. Ṣùgbọ́n bí nǹkan ti náà ló ṣe ṣe rí, ọmọ ò sí, àlàáfíà ò sí, gbogbo ara ló kún fún àìsàn. Bí wọ́n ti ẹ̀ní ká wá sí ilé ìwòsàn, síbẹ̀síbẹ̀ kò sówó tí máa san. Mo fẹ́ rí olùṣọ́ àgùntàn, ó pẹ́ tí mo ti ń gbìyànjú. Àwọn tí mo ní mo kọ ìwé ẹ̀bẹ̀ àdúrà títí, bí wọ́n ka ẹ̀bẹ̀ àdúrà àwọn ẹlòmíì, wọn ò jẹ́ ká tèmi, mi ò mọ kí ni mo ṣe o. Bóyá Ọlọ́run ti yàn mọ́ mi wípé mi ò ní ìgbàlà, bóyá Ọlọ́run ti yàn mọ́ mi wípé kò ní sí ìdùnnú ní gbogbo ọjọ́ ayé mi. Síbẹ̀síbẹ̀ wọn kò mọ̀ wípé Ọlọ́run ń ro èrò rere, èrò àlàáfíà nípa wọn. Àwọn wọ̀nyí jẹ́ àwọn tí ń sọ̀rọ̀ àìgbàgbọ́. Ohun tí a ṣe ń sọ yìí fún wa ni wípé kí a lè yí ohùn wa padà, kí a lè yí ọ̀rọ̀ ẹnu wa padà, kí a lè máa sọ ọ̀rọ̀ ìgbàgbọ́, kì í ṣe ọ̀rọ̀ àìgbàgbọ́. Kí a lè máa wípé ọjọ́ ọ̀la yóò dára, kí a lè máa wípé bí ẹ̀kan pẹ̀dẹ̀ alẹ́ kan a mọ̀ wípé ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Kí a lè máa wípé mo mọ̀ pé olùdáǹde mi, olùràpadà mi, mo mọ̀ pé ó ń bẹ̀, mo mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́ tèmi. Mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé nǹkan dojúrú fún mi nísinsìnyí, bó tilẹ̀ jẹ́ pé kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi lónìí, mo mọ̀ wípé lọ́la ìgbà ìtura àti ìgbà ìpèsè yóò dé bá mi. Mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé mo ń rìn nínú òkùnkùn àti nínú àfonífojì òjijì ikú, síbẹ̀síbẹ̀ mo mọ̀ wípé Olúwa ni olùṣọ́ àgùntàn mi. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́. Kò dára kí a máa bá ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu wa, nítorí wípé ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí jẹ́ kí àdúrà gbà, ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí mú ìrètí wá, ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí múni lọ́kànle, ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí ṣíni lórí, ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí jẹ́ kí àwọn ẹlòmíràn pàápàá kí wọ́n fẹ́ tẹ̀lé ọlọ́run. ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí jẹ́ kí a lè ní ìbùkún lọ́dọ̀ ọlọ́run. ṣùgbọ́n yẹ kí a mọ̀ wípé ọlọ́run ń ro èrò rere nípa wa. Wòmí níhìn-ín, mo fẹ́ kí o mọ̀ wípé ọlọ́run fẹ́ràn rẹ. Mo fẹ́ kí o mọ̀ wípé ọlọ́run ń ro èrò àlàáfíà nípa rẹ. Mo fẹ́ kí o mọ̀ wípé Jésù pàápàá ní ọwọ́ ọ̀tún ọlọ́run nísinsìnyí ó ń gbàdúrà fún ọ. Ṣé o gbàgbọ́ bẹ́ẹ̀? Bí o bá gbàgbọ́ bẹ́ẹ̀, èé ṣe tí a fi ń sunkún àsundẹ́kun? Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀, èé ṣe tí a fi ń ṣe èméjì nínú àdúrà? Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀ wípé ọlọ́run ṣe èrò nípa tiwa, èé ṣe tí a fi ń ṣe bí ẹni tí kò nírètí? Ó yẹ kí a lè nírètí nínú ọlọ́run. Ó yẹ kí a lè mọ̀ wípé ọlọ́run ti gbàdúrà, ọlọ́run aláàánú, ọlọ́run olóore ọ̀fẹ́, ọlọ́run tí ṣe ìlérí tí sì ti ìlérí náà lẹ́yìn, ọlọ́run tí kì í ṣe kéé, òun ni a tọ̀ wá, yóò sì gbọ́ àdúrà wa. Mo ní yóò sì gbọ́ àdúrà wa. Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀, ó yẹ kí a máa sọ̀rọ̀ ìgbàgbọ́ látẹnu wa. Jẹ́ kí n tún fi àpẹẹrẹ mìíràn hàn ọ́. Ẹni tí ó ní àìgbàgbọ́ nínú ọkàn rẹ̀, ó sì fi àìgbàgbọ́ rẹ̀ hàn nípa ọ̀rọ̀ tí ó sọ jáde láti ẹnu rẹ̀. Mo fẹ́ kí o wò ó láti inú ìwé Samueli kínní, orí kẹta. Wò ó láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Samueli dùbúlẹ̀ títí di òwúrọ̀, ó sì ṣí ilẹ̀kùn ilé Olúwa. Samueli sì bẹ̀rù láti ro ìfihàn náà fún Eli. Nígbà náà ni Eli pe Samueli, ó sì wí pé, Samueli ọmọ mi. Òun sì dáhùn wí pé, èmi nìyí. Ó sì wí pé, kí ni ohun náà tí Olúwa sọ fún ọ? Èmi bẹ̀ ọ́, má ṣe pa á mọ́ fún mi. Kí Ọlọ́run kí ó ṣe bẹ́ẹ̀ sí ọ, àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú, bí ìwọ bá pa ohun kan mọ́ fún mi nínú gbogbo ohun tí ó sọ fún ọ. Samueli sì ro gbogbo ọ̀rọ̀ náà fún un, kò sì pa ohun kan mọ́ fún un. Òun sì wí pé, Olúwa ni, jẹ́ kí ó ṣe èyí tí ó dára lé ojú rẹ̀. Bí o bá ti jẹ́ ẹni tí ń ka Bíbélì tí ó ti ka ìtàn tí mo kà fún ọ yìí tí ó ti kà á tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó rí wípé Ọlọ́run sọ fún Samueli wípé inú mi kò dùn sí Eli, nítorí wípé kò bójútó àwọn ọmọ rẹ̀, kò sì bá wọn wí nínú àwọn ohun tí wọ́n ń ṣe tí kò dára. Àti wípé ó dàbí ẹni wípé Eli bu ọlá fún àwọn ọmọ rẹ̀ ju àti bu ọlá fún Ọlọ́run, kò sì jẹ́ kí wọn kí ó dẹ́kun àti máa ṣe búburú tàbí láti ṣíwọ́ nínú iṣẹ́ Ọlọ́run nígbà tí ó rí wípé wọn kò rìn ní ọ̀nà ẹ̀tọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run sọ nǹkan wọ̀nyí fún Samueli, tí ó sì sọ wípé òun ó mú ìdájọ́ bá ilé Eli, Samueli sọ fún Eli nígbà tí Eli béèrè lọ́wọ́ rẹ̀, èyí tí Eli bá fi ṣe bí àwọn ará Nínépè nígbà tí Jona lọ sí Nínépè wípé ní 40 ọjọ́ Ọlọ́run yóò pa ìlú yìí run. Ṣùgbọ́n tí wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ wípé ẹ jẹ́ kí a ronú padà, kí a fi iṣẹ́kíṣẹ́ tí ó wà lọ́wọ́ wa kí a fi wọ́n sílẹ̀, kí Ọlọ́run kí ó ba lè fi ojú rere wò wá. Èyí tí Eli ìbá ṣe bẹ́ẹ̀, Eli sọ wípé ó dára, Ọlọ́run ní í ṣe, Olúwa ní í ṣe, ohunkóhun tó bá dára lójú rẹ̀. Mo ti ń sìn láti ọjọ́ yìí. Bí ó bá jẹ́ pé torí àṣìṣe tàbí torí àléébù tí ó ti rí nínú ẹbí ni ó fẹ́ fi dá mi lẹ́jọ́, dáadáa náà ni, nítorí wípé Ọlọ́run ni, ohun tó bá fẹ́ ṣe kò sí ẹni tí ó lè yí lọ́kàn padà. Èyí ni a ń pè ní ọ̀rọ̀ àìgbàgbọ́. Sọ fún mi, bí ọba Nínépè bí ó bá ṣe bẹ́ẹ̀, nígbà tí Jona tí ó sọ pé ní 40 ọjọ́ a ó pa Nínépè run, a ó bì í wó, a ó wo olulẹ̀, kí ọba Nínépè kí ó sọ wípé Olúwa ni, ohun tí ó bá dára lójú rẹ̀ jẹ́ kí ó ṣe, àbá pa Nínépè run ní àkókò náà. Ṣùgbọ́n Ọlọ́run ṣíjú àánú wò wọ́n nítorí wípé wọ́n ronú pọ̀dà, wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu. Ṣùgbọ́n wo ọkùnrin yìí tí ó ní àìgbàgbọ́ ẹlòmíràn, bóyá ó láàlá, tí Ọlọ́run kìlọ̀ fún lójú àlá wípé ò ṣe dáadáa, ò gbàdúrà tó, orin bi o se ye ni waju mi nitori be sora ki binu olorun ki o ma ba jalu iti ba pidi laro kutukutu ki o be si ni gbadura wo pe ah olorun dariji mi o olorun sanu fun mi o olorun ma ka ese si mi lorun o olorun sanu fun mi o ma ni itara o ma ka bibeli ma ma gbadura ma ma wo oju re o ko to ba fe kin se ma se ma je ki idajo olorun ma je ki o sibulu mi o e ti ba fi se be ani dada na ni nitori pe gbogbo nkan ti mo le se mo ti gbianju to nitori pe bi mo ba fi ara mi se apejuwe lagbaja mo sanju lagbaja lo bi olorun ba si so wi pe gbogbo eti mo se ina ko ti to wi pe idajo tabi aisan tabi nkan mi lo nbo oluwa ni je ki o se gege bi o ba ti dara loju re nitori mi o mo kini kin to se tabi elomiran boya o je apeyida boya o ni ikose die boya ese lo wa lai murasile lai rotele o si subu nipa ekiye sara a se da duro kuro ninu ise olorun we pe ah arakunrin tabi arabirin e to se yi o da am tori be lo gbadura wa oje olorun ki o fi ara sile ni akoko die sinu adura ki a ba le pe o pada e ti ba fi gbadura ani ah church o fe mi won fe ki wulo ninu ile isin won kan fe so fun mi pe ki ma wa si deep life ni mo mo nkan ton ni lokan mo mo pe won fe kin wa won fe ki temi da won fe kin lo sinu ijo miran mo si feran deeper life yo mo feran gbogbo e koro olorun osumo asise die ti mo ni won ni kin ma lo won olorun papa o fe mi boye mi ni mo nse wahala ti mo kan tira mi mo olorun lorun boya olorun o ti e fe kin lo si ijoba run boya o ti ni awon to ti yan to je pe awon lo fe mu lo sorun boya mo kan se wahala lasan ni eti ba fi ni oro igbagbo un die kekere ti a so fun pe ki o lo gbadura eti ba lo gbadura a ma bohun a ma so pe olorun o le gbadura won mo eni eli nse ti o wi pe oluwa ni je ki o se yi ti o dara li oju re ohun ti mo so fun ni wi pe bi o ba ni oro igbagbo lenu o daju wi pe okunkun yo di imole bi o ba ni oro igbagbo lenu aisan yo kuro ninu ara re aisan yo kuro ninu ebi re bi o ba ni igbagbo oro igbagbo lenu o daju pe bi o ti le dabi eni pe o sunkun loni o rerin lola wo genesis ori ogbon genesis ori ogbon lati ese ikini nigbati rakeli ri pe o n ko bimo fun jacobo rakeli se ilara arabirin re o si wi fun jacobo pe fun mi le omo bi ko se be emi o ku se ori ohun ti mo ka yi se oro igbagbo ni yi tabi oro aigbagbo o ti loko fun igba die o si ri pe egbon ohun ti loko pelu fun igba die egbon bimo aburo ko bimo o wa jowu o wa so pe ah kini mo se se bi inu le kan na lati jade ewo ni mo se kini arabirin mi kini o fi sanju mi lo o wa lo ba oko re jacob wi pe fun mi le omo bi ko se be emi o ku ori awon elomiran ti won ba n wa si ile isin boya won ti wa fun osu meta osu mefa tabi odun kan bi o se pe won ko ti bimo won ma so wi pe bi n ba bimo bi n ba loyun losu yi ma fi olorun sile ma fi bibeli sile gbogbo eti mo ti n gbadura ti mo n wa si church lemolemo ti mo n wa ni igba gbogbo bi o ba se wipe ni osu yi mi o loyun tabi mi o ri ami kankan wipe olorun ti gbadura mi ma ko fi church na sile ma fi bibeli sile ma fi oro olorun sile ki lo le to be se an ba olorun ja ni nje eniyan le ba eleda re ja eti aba fi mu ohun igbagbo ki a so fun olorun wipe mo mo wipe awon to dagba ju mi lo o ti gbo ti won awon to darugbo ju mi lo bayi o ti gbo ti won awon ti o dabe ni pe ko si ireti fun o ti gbo ti won awon ti o dabe ni pe ki won to wa si odo olorun won o fi ojo kan lati aro di ale loyun ri o fun won ni oyun o fi won si ipo iloyun o si je ki won ki o bimo nitori be mo mo pe o se temi eti aba fi ni oro igbagbo lenu a n so fun olorun pe bi n ba bimo okunkun se okunkun o dabi eni pe o dara ki n ku ma se soro be eyi je oro aigbagbo ṣùgbọ́n jẹ́ kí a lọ sí ọ̀rọ̀ ìgbàgbọ́ kí a tó lọ gbàdúrà bí a bá ní ìgbàgbọ́ a ó rí wípé ìgbàgbọ́ yóò máa kọrin dídùn ní ọ̀gànjọ́ òru ṣe rántí sila òun paul bí wọ́n ti ń kọrin
0: bẹ́ẹ̀ni a rí wípé ìṣẹ̀lẹ̀ ńláńlá ó ṣẹlẹ̀, bẹ́ẹ̀ni a rí pé gbogbo ilẹ̀kùn ilé túbú ó ṣí sílẹ̀ bí o bá lè kọrin orin ìgbàgbọ́. Ní àkókò tí wàhálà wà, ní àkókò tí inú níbí ni wà, ó dájú wípé bí o ti ń kọ orin ìgbàgbọ́ láti inú ọkàn ìgbàgbọ́ sí Ọlọ́run wípé gbogbo ìdè rẹ ni yóò já lórúkọ Jésù, àti gbogbo ibi tí ó dàbí ẹni pé ó jẹ́ bí ọgbà ẹ̀wọ̀n, ó ṣeéṣe kí a má fojú rí, ṣùgbọ́n ó dàbí ọgbà ẹ̀wọ̀n fún ọ, a ó ṣí gbogbo ilẹ̀kùn wọn sílẹ̀ ní orúkọ Jésù. Ìgbàgbọ́ máa ń rí ìràwọ̀ tí ìrètí lóru nígbà tí ó dàbí ẹni wípé a kò rí ìmọ́lẹ̀ ojú Ọlọ́run. Ìgbàgbọ́ máa ń lè kọrin, ìgbàgbọ́ máa ń lè kígbe pẹ̀lú ohun ìṣẹ́gun, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ìgànnà Jericho wọ́n dúró síbẹ̀, ìgbàgbọ́ a máa yí odi Jericho ká lẹ́ẹ̀kíní, bí odi Jericho bá wó a tún yí ká lẹ́ẹ̀kejì, bí odi Jericho wó a tún gbàdúrà, a tún kọrin, a tún yí ká lẹ́ẹ̀kẹta, bí kò tí ì wó kò ní sọ̀rì tínú, ní ọjọ́ kẹrin a tún yí odi Jericho ká, ní ọjọ́ karùn-ún a tún yí odi Jericho ká, ní ọjọ́ kẹfà yóò tún yí odi Jericho ká. Mo ń sọ fún ọ wípé ẹni tí ó bá ní ìgbàgbọ́ bí ó tilẹ̀ ti gbàdúrà ní ọjọ́ kíní, ní ọjọ́ kejì, ní ọjọ́ kẹta, ní ọjọ́ kẹrin, ní ọjọ́ karùn-ún, ní ọjọ́ kẹfà, bí ó dàbí ẹni wípé kò sí ìṣẹ̀lẹ̀, kò sí ìrètí, kò sí iṣẹ́ ìyanu, kò sí ìdáhùn, síbẹ̀síbẹ̀ ní ọjọ́ keje ẹni tí ó bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run yóò tún yí odi Jericho ká ní ọjọ́ keje. Mo ń sọ fún ọ wípé bí a bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, kí odi Jericho, kí àwọn ìgànnà rẹ̀, kí wọn kí ó tó wólulẹ̀, ó dá mi lójú wípé ẹni tí ó bá ní ìgbàgbọ́ yóò ké ìké ayọ̀, yóò hó ìhó ayọ̀, ìhó ìṣẹ́gun sí Olúwa. Mo ń sọ fún ọ wípé bí ènìyàn bá ní ìgbàgbọ́, bí ó tilẹ̀ dàbí ẹni wípé ikú ń kanlẹ̀kùn, síbẹ̀síbẹ̀ ẹni tí ó ní ìgbàgbọ́ yóò máa sọ àsọtẹ́lẹ̀ nípa iyì àìnípẹ̀kun. Ìgbàgbọ́ ni ó máa mú ìdánilójú wá wípé a ó ní ìṣẹ́gun lórí ọ̀tá tó lágbára jù wá lọ. Ṣé o mọ̀ wípé Gòláàtì jẹ́ ọ̀tá tó lágbára ju Dáfídì lọ? Ṣùgbọ́n ìgbàgbọ́ ló ń sọ̀rọ̀ láti ẹnu Dáfídì wípé òun ó ṣẹ́gun. Ìgbàgbọ́ ni máa sọ láti ẹnu wa wípé bó ti wùn kó rí a ó ṣẹ́gun. Mo mọ̀ wípé láṣálẹ̀ yìí ìṣẹ́gun yóò jẹ́ tiwa. Mo mọ̀ wípé a ó ṣẹ́gun lórúkọ Jésù. Ìgbàgbọ́ ló máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmúnilọ́kànle, ọ̀rọ̀ ìrètí, ọ̀rọ̀ ìdákọ̀rọ̀, bí ó tilẹ̀ jẹ́ gbogbo nǹkan tó yí wa ká ló lè mú ọkàn ènìyàn pòrúurù. Ìgbàgbọ́ ni ó máa ń jẹ́ kí a yọ ayọ̀ wípé a mọ̀ wípé òórọ̀ ọjọ́ àjíǹde ń bọ̀ nígbà tí òru ikú tí ó bá kọjá. Nítorí bẹ́ẹ̀ a ò ṣe ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ò ṣe jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó máa sọ̀rọ̀ sí Ọlọ́run wípé a mọ̀ wípé bí a tilẹ̀ ní àìsàn, bí a tilẹ̀ ní àjálù, bí a tilẹ̀ ní ohunkóhun tí ó ń dẹ̀rù bà wá wípé a kì yóò kú, yíyè ni a ó yè. Wo orin Dáfídì èkejìdínlọ́gọ́fà, orin Dáfídì èkejìdínlọ́gọ́fà òkan òkan ẹjọ, orin Dáfídì òkan òkan ẹjọ. Bí a bá wo orin Dáfídì yìí ní orí èkejìdínlọ́gọ́fà tí a wò láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó ní ohun ayọ̀ àti ti ìgbàlà ń bẹ nínú àgọ́ àwọn olódodo. Ọwọ́ ọ̀tún Olúwa lé agbéga, ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára, ọwọ́ ọ̀tún Olúwa lé agbéga, ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára. Èmi kì yóò kú bí kò ṣe yíyè, kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ Olúwa. Bí a bá jẹ́ onígbàgbọ́ nítòótọ́, irú ọ̀rọ̀ yìí ni ó wà ní ẹnu wa. Bí a tilẹ̀ ní àìsàn, ó ṣeéṣe nínú ilé ìwòsàn kí àwọn dókítà òyìnbó kí wọ́n sọ pé àìsàn yóò dàbí ẹni wípé ó ti wọ àgọ́ ara, ó ti wọ inú ẹ̀jẹ̀, ó ti wọ inú egungun, ó dàbí ẹni wípé kò sí ìrètí ẹni tí ó bá ní ìgbàgbọ́ wípé dókítà mo jẹ́ ti Ọlọ́run, ara mi ti kú ni tààyè ni, ó jẹ́ ti Ọlọ́run. Nítorí mo ti ẹ̀ mọ̀ wípé nǹkan ṣíṣe sì pọ̀ fún mi, nítorí pé iṣẹ́ Ọlọ́run ṣì wà, àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ ìgbàlà fún wọn ṣì wà. Nítorí bẹ́ẹ̀ mi ò tí ì kú, èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè, kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ Olúwa. Èyí ni à ń sọ nípa ìgbàgbọ́. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí a tilẹ̀ ń dẹ̀rù bá nínú ilé ìwòsàn, bí a tilẹ̀ ń dẹ̀rù bá láàrin ẹbí, bí a tilẹ̀ ń dẹ̀rù bá nínú àlá, bí a tilẹ̀ ń dẹ̀rù bá láti ọ̀dọ̀ àwọn ọ̀tá, yóò máa wí pé rárá sì kú, nítorí pé èmi kì yóò kú bi ko se yiye ki emi ki o le ma royin ki emi ki o si ma royin ise oluwa wo okunrin kan eni ti o la opolopo omi jijin koja wo okunrin kan ti o dabi eni wo pe gbogbo orun apadi ni won do ti wo okunrin kan ti o dabi eni pe gbogbo ofa ti o wa lowo isu patapata ni o ta si okunrin yi wo okunrin kan ti o dabi eni pe ore ara ati awon ojudumo won ko sile wo okunrin kan ti o dabi eni pe gbogbo ini won run lojo kan sosho agbo ara re papa o dabi eni pe orisirisi esan ni o wa si agbo ara re ti ko mo wi pe oun le yi rara wo okunrin kan ti o dabi eni pe omo o padanu omo o padanu dukia o padanu opolopo nkan sugbon sibe sibe o ni igbagbo ninu olorun bi o ba wo job ori kokan dilogun lati ese kini nigba na ni job dahun o si wi pe yo ti pe to ti eyin o fi ma ba mi ninu je ti eyin o fi ma fi oro kun mi ni ejanja wo okunrin yi ti opolopo oro ti awon eniyan so ti o n ba ninu je ni ese ikeje kiyesi emi ki gbe pe owo nla owo alagbara sugbon a ko gbo ti emi mo ki gbe soke be ni ko si idajo ese ikesan o si bo ogo mi o si si ade kuro li ori mi okunrin yi o n so nipa awon ajalu ti o deba o n so nipa awon ohun ti o n ti padanu re ni ese ikokanla o si tina bo ibinu re si mi o si ka mi si o si ka mi si bi okan ninu awon ota re ese ikerinla awon ajobi mi fa seyin awon afaramo ore mi si di onigbagbe mi awon ara inu ile mi ati awon omobirin iranse mi kami si ajeji emi ja si ajeji eniyan li oju won mo pe iranse mi o n ko da mi lohun mo fi enu mi be emi si su aya mi o ati orun mi si su awon omo inu iya mi ani awon omode si n fi mi sesin mo dide won si soro egan si mi ese ikokandilogun gbogbo awon ore idi gbogbo awon ore dimopo mi ore dimopo mi korira mi awon olufe mi si keyin da si mi wo okunrin yi ti o ni iru opolopo ajalu yi o si so we pe wo awon nkan ti o de ba mi ore ko mi sile awon ara ile ko mi sile opolopo awon ojulumo won ko eyin si mi mo padanu dukia mo padanu nkan pupo awon ti o si soro si mi won so oro ti o ba mi ninu je se ko ni ireti mo se ko ni igbagbo ninu olorun mo se ko gbagbo pe nkan yo yi pada wo eri ti o nje lati ese ke dogbon ati emi mo pe oludande mi nbe laye oni ni toto mo ti padanu nkan pupo oni sugbon mo mo pe oludande mi nbe laye ni toto omo ti ku sugbon oludande mi nbe laye ni toto awon ore awon ara won ti komi sile sugbon mo mo we pe oludande mi nbe le aye ati pe ohun bi eni ikeyin ni yo dide kuro lori erupo ele ati lehin igba ti a wa ara mi ti ati ke kuro bi iru eyi ati lai ni eran ara mi li emi o ri olorun eni ti emi o ri fun ara mi ti oju mi o si wo ki se ti elomiran okan mi si daku ninu mi bi o ba wo ohun ti ogbeni yi nso o nso wi pe o ni ireti ninu olorun o mo wi pe oludande ohun wi pe o nbe wi pe ni toto ni ohun ti ni awon isoro ni toto ni ohun ti ni awon idamu sugbon sibe sibe oludande mi nbe se iwo mo pe oludande re nbe se o mo wi pe jesu ti ko fun o se o mo wi pe awon ileri olorun je tire se o ni igbagbo aye ninu olorun ni e se to fi le gbadura e se ti o le ki gbe pe olorun e se ti o fi n bohun e se ti o fi n raun e se ti o fi n sori tinu e se ti o fi n soro bi eni wi pe olorun wa ko si laaye mo se igbagbo re ko le soro si olorun se igbagbo re ko le mu ileri olorun ki o si duro sinsin lori ileri olorun se igbagbo re ko le se bi ti Shedraki Meshaki ati Abednego ninu ina se igbagbo re ko le duro sinsin gege bi ti Danieli se igbagbo re ko le ma ke pe Oluwa se igbagbo re ko le ma so nipa iye nigba ti awon ti o wa ni arowoto e ti won so nipa iku se iwo na o le dide ki o so pe emi mo pe oludade mi nbe bi o ba mo pe Jesu si wa laaye bi o ba mo pe Olorun wa wa laaye bi o ba mo pe ileri Olorun ki ta se bi o ba mo pe Olorun je ti wa o ye ki o dide duro lori ese re ki o so oro igbagbo dide nisisin ki o gbadura ki o so pe emi mo pe olugbala mi nbe oludade mi nbe emi mo pe oluso agutan mi nbe ati pe ileri re ki ye emi mo wi pe gbogbo ileri ti o ti se fun mi wi pe won o je temi o ye ki agbadura si Olorun bi o ba ti ni igbala ma se sori tinu ke pe Oluwa bi o ba je afaseyin ti ayo igbala ko si ninu re nisinsin nitori ese ti o ti wole ma se sori tinu ke pe Oluwa bi o ba ti n gbadura fun isori mo po ojo pipe sugbon ti isodi mimo ko ti je ti re ma se sori tinu dide ki o ke pe Oluwa bi o ba ti wa agbara emi Olorun lati sise fun Olorun bi o bo bi o bi o ko ba ti ni o ye ki o ni ireti ninu Olorun ma se sori tinu dide ki o ke pe Oluwa bi aisan ba wa ni ago ara re bi o ba dabi eni pe o ni awon idamu tabi ajalu o ye ki o dide ki o ke pe Oluwa wi pe emi mo wi pe oludade mi nbe emi mo wi pe alagba wi mi nbe emo wo pe odo agutan Olorun ti o ku lati ku ese mi lo o wa laaye sibe emi mo wo pe anu Olorun ori ofe Olorun emi mo wo pe oju rere Olorun o nbe sibe emi mo wo pe ireti wa ninu Olorun ati awon ileri re ki ye wo pe emi o gbadura emi o ke pe Oluwa mo si mo wo pe Olorun yo gbo ide ki o ke pe Oluwa ba Olorun so ye ki Olorun ki o mo wi pe o ki se alaigbagbo sugbon o je onigbagbo tooto o si ni ireti ninu Olorun kepe Oluwa o daju wi pe yo dahun adura re yo gba okun re la yo wo osan yo da sile yo si pese fun o ni kikun ninu oro ojo re
2: This CLM Radio, the spiritual welfare is our concern.
3: Se ikini ti Peteru si eniyan gbogbo ori ikerin nje bi Kristi ti giya fun wa nipa ti ara iru inu kan na ni ki eyin fi hamora nitori eni ti o ba ti giya nipa ti ara o ti bo lowo ese ki eyin ki o ma se fi igba aye eyin yoku wa ninu ara mo si ife ku fe eniyan bi ko se si ife Olorun nitori igba ti o ti koja ti to fun sise ife awon keferi rin ninu iwa wobia ifekufe oti amupara irede oru kiko egbe omuti ati iborisha ti se ohun irira e ti o ya won lenu pe eyin ko ba won sure sinu iru aseju iwawo bi awon ti won si soro yin ni buburu awon eni ti yo jin fun eni ti o mura ati se idajo aye ohun oku nitori eyi la sase waasu irere fun awon oku ki a le se idajo won gege bi eniyan nipa ti ara sugbon ki won ki o le wa laaye si Olorun nipa ti emi sugbon okun gbogbo ku si dede nitori naa ki eyin ki o wa ni aire koja ki e si ma sora ninu adura ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin nitori ife ni bu opolopo ese mole e ma se ara yin le alejo lai si ikunsinu bi olukuluku ti ri ebun gba be ni ki e ma se ipin fun ni re laarin ara yin bi iriju rere ti oniruuru ore ofe Olorun bi enikeni ba n soro ki o ma so bi oro Olorun bi enikeni ba n se ise iranse ki o se bi agbara ti Olorun fi fun ki a le ma yin Olorun logo ni ohun gbogbo nipa Jesu Kristi eni ti ogo ati ijoba wa fun lai ati lailai ami olufe e ma se ka idanwo ina ti n be laarin yin eyi ti o de si yin lati dan yin wo bi eni pe ohun ajeji ni o de ba yin sugbon niwon bi eyin ti je alabapin iya Kristi e ma yo ke yin ki o le yo ayo pupo nigba ti a ba fi ogo re han bi a ba n gan yin nitori oruko Kristi eni ibukun ni yin nitori emi ogo ati ti Olorun ba le yin nipa ti won won soro re ni ibi ṣugbọn nipa ti yin a yin yin logo ṣugbọn e ma je ke enikeni ninu yin ki o jiya bi apaniyan tabi bi ole tabi bi oluse buburu tabi bi eni ti n toju bo ọran elomiran ṣugbọn bi o ba jiya bi kristiani ki oju ki o ma ṣe ti yi ṣugbọn ki o kuku yin Olorun logo ni oruko yi nitori ti igba naa de ti idajọ yoo bẹrẹ lati ile Olorun wa bi o ba si tete ti ọdọ wa bẹrẹ opin awọn ti ko gba irere Olorun gbọ yoo ati ri bi o ba ṣe pe agbara kaka ni a fi gba olododo la nibo ni alaiwa bi Olorun ohun ẹlẹṣẹ yoo gbe yọju si nitori naa e jẹ ki awọn ti n jiya gẹgẹ bi ife Olorun fi ọkan wọn le lọwọ pẹlu onirere ṣe bi ẹni pe fun ẹlẹda olooto.

ayé rẹ yóò kúrò láṣálẹ yìí lórúkọ Jésù. Nítorí Ọlọ́run tí a ń gbàdúrà sí, ó ní ọba lórí ohun gbogbo. Báwo ni ó ti yí ọ sí? Wípé Ọlọ́run ni a tóbi jù, tó ní gbogbo agbára àti gbogbo ipá. Ronú nípa agbára tó tayọ ti ẹ̀dá. Nígbà tí Ọlọ́run dá gbogbo àgbálá ayé láti inú òfo, ṣé o mọ̀ wípé kí carpenter kí ó tó lè kan tábìlì tàbí àga, ó nílò igi. Kí alágbẹ̀dẹ kí ó tó rọ àdá tàbí ọkọ, ó nílò irin. Ṣùgbọ́n Ọlọ́run wa kò nílò ohunkóhun láti fi ṣẹ̀dá ohun gbogbo tí à ń rí lónìí. Èyí ni a fi ń sọ fún wa, tí a fi rán ara wa létí wípé Ọlọ́run wa àtòbi jù ni. Ó ní gbogbo agbára, ó ní alágbára ńlá, ó ní olùwòsàn, Olódùmarè tó ní ohun gbogbo ní ìkáwọ́ rẹ̀, olùpèsè ni pẹ̀lú. Ó tún ní àníṣẹ́kù, ó ní balógun lójú ogun tó ń pa gbogbo iṣẹ́ sàtánì run. Bí o bá fi ojú rí èyí tí a ń sọ yìí, tí o sì wo Ọlọ́run ọba lórí ohun gbogbo, o kò ní rí ohunkóhun ní ìgbésí ayé rẹ tí ó ṣòro jù fún Ọlọ́run láti ṣe. O sì rí wípé ní àṣálẹ́ yìí, gbogbo kò ṣeé ṣe ní ìgbésí ayé rẹ, yóò di ṣíṣe é ṣe lórúkọ Jésù. Ní kíákíá, a ó máa wo kókó mẹ́ta lórí ìwàásù ti alẹ́ yìí. Ìkíní, olúborí agbára ńlá ti Ọlọ́run wa. Olúborí agbára ńlá ti Ọlọ́run wa. Ìkejì, òkè ńláńlá tó ń ṣìdí nípasẹ̀ Ọlọ́run wa. Òkè ńláńlá tó ń ṣìdí nípasẹ̀ Ọlọ́run wa. Ìkẹta, onírúurú iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ Ọlọ́run wa. Ìkíní, olúborí agbára ńlá ti Ọlọ́run wa. Wo Exodus 15 láti ẹsẹ̀ ìkọkànlá ni a ti ń sọ fún wa bí Ọlọ́run wa ṣe lágbára tó. Tali ó dàbí ìwọ Olúwa nínú àwọn alágbára? Tali ó dàbí ìwọ ológo ní mímọ́, ẹlẹ́rù ní ìyìn, tí ń ṣe ohun ìyanu, tí ń ṣe ohun ìyanu? Ǹjẹ́ Ọlọ́run lè ṣe ohun ìyanu ní ìgbésí ayé rẹ lónìí? Yóò ṣe ohun ìyanu, nítorí wípé alágbára ni, ológo sì ni. À ń sọ fún wa nínú Chronicle 1 orí 29 láti ẹsẹ̀ 11 sí 12 ti rẹ Olúwa ni títóbi àti agbára àti ògo àti ìṣẹ́gun àti ọláńlá. Nítorí ohun gbogbo lé ọ̀run àti lé ayé tirẹ ni, ìjọba ni tirẹ Olúwa. A sì gbé ọ lékè lé orí ohun gbogbo, lé orí fún ohun gbogbo. Ọ̀rọ̀ pẹ̀lú ọlá ọ̀dọ̀ rẹ ni ti wá, ìwọ sì jọba lórí ohun gbogbo. Lé ọwọ́ rẹ ni agbára àti pàwà, àti lé ọwọ́ rẹ ni sísọ ni di ńlá wà, àti fífi agbára fún ohun gbogbo. Agbára yìí yóò ṣiṣẹ́ ní ìgbésí ayé rẹ lónìí. Àkà ìkàtán ni àwọn ohun tí Ọlọ́run wa ti ṣe pẹ̀lú agbára ńlá rẹ. Nítorí àìlópin ni Ọlọ́run tí a ń sìn. Nígbà tí a bá mòye irú agbára ńlá tí Ọlọ́run wa ní, a ó dàbí òmìràn nínú ẹ̀mí wa. Ìbẹ̀rù, ìfòyà àti sísá kíjokíjo yóò di ohun ìgbàgbé àti ohun àjèjì lójú ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Àìgbàgbọ́ yóò di ohun ìgbàgbé nínú èdè ẹnu wa. Iyè méjì yóò kò dànù bí èlòbọ́ nínú igbá àyà wa. Bí o bá mọ ẹni tí a ń pè ní Ọlọ́run, tí o sì mọ̀ wípé òun ni a tóbi jù, òun ni ó ní agbára olúborí, o mọ̀ wípé kò sí ohun tó ṣòro láti ṣe, wípé ohun tí o pè ní òkè ní ìgbésí ayé rẹ, a ó sọ di pẹ̀tẹ́lẹ̀. Bí a bá ṣe ọ lójú nípa ti ẹ̀mí láti rí àṣírí ìjìnlẹ̀ àtòbi

yára rẹ wọ bí o bá sì ti ń rí iṣẹ ìyanu ọlọrun tí a ṣe fún iṣẹ ìyanu àánú ọlọrun ni kì í ṣe wípé ẹnikẹni lẹtọ sí ó sì jẹ ti gbogbo ẹni tí ó bá gbàgbọ́.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ègún àìlèrọ́kọfẹ́, àìlèráyafẹ́, àìrọ́mọbí tí a ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí ègún, tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú o kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká máa rọkọ fẹ́, ká máa rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Isili kini ti Peteru, si eni ya bobo, ori ikanon, awan lagba timbe la arin yini mobe, emi eni ti shia lagba, bi enyi, ati eleri ya Kristi, ati alaba kweni no goti aofi han. Ema atoju agbo olo on timbe la arin yin, ema aboju to, ki shia fi pashe, fi koshe ti fe ti fe, fe eni ki shi oro ireje kuje, shugman kwe luo kanti omoratan, fẹni ki se bi eni tin lo agbara lori ijo ṣugbọn ke se ara yin ni apẹrẹ fun agbo nigbati olori oluṣọ agbọntan ba si fi ara han eyin o gbadi ogo ti ki isa be pelu eyin ipẹrẹ e teriba fun awon agba ani gbogbo yin e ma teriba fun ara yin ki e si fi irele wo ara yin ni aṣọ nitori ọlọrun koju ija si awon agberaga ṣugbọn o n fi ore ofe fun awon onirele nitori na e re ara yin sile labẹ owo agbara ọlọrun ki ohun ki o le gbe yin ga ni akoko ẹ máa kó gbogbo àníyàn yín le nítorí tí ó ń ṣe ìtọ́jú yín ẹ máa wà ní àìrí kọjá ẹ máa ṣọ́ra nítorí èṣù ọ̀tá yín bí kìnìún ti ń kéra múramù ó ń rìn káàkiri ó ń wá ẹni tí yóò pàjẹ́ kiri ẹni tí kí ẹ̀yin kí ó kọjú ìjà sí pẹ̀lú ìdúró ṣinṣin nínú ìgbàgbọ́ kí ẹ̀yin kí ó mọ̀ pé ìyá kan náà ni àwọn ará yín ti ń bẹ nínú ayé ń jẹ ọlọ́run orí ọ̀fẹ́ gbogbo tí ó ti pè yín sínú ògo rẹ̀ tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù nígbà tí ẹ̀yin bá ti jìyà díẹ̀ ohun ti kára rẹ̀ yóò sì ṣe yín ní àṣẹ pé yóò fi ẹsẹ̀ yín múlẹ̀ yóò fún yín ní agbára yóò fi ìdí yín kalẹ̀ sí rẹ̀ ní ògo àti agbára títí láéláé àmì. Nípa Sífánù arákùnrin wa olóòótọ́ gẹ́gẹ́ bí mo ti kà á sí ni mo kọ̀wé kúkúrú sí yín tí mo ń gbà yín níyànjú tí mo sì ń jẹ́rìí pé èyí ni òtítọ́ orí ọ̀fẹ́ Ọlọ́run ẹ dúró ṣinṣin nínú rẹ̀. Ìjọ tí ń bẹ ní Bábílónì tí a yàn pẹ̀lú yín kí yín bẹ́ẹ̀ sì ni Máàkù ọmọ mi pẹ̀lú. Ẹ fi ìfẹnukonu ìfẹ́ kí ara yín àmì. Èyí ni òpin Epístẹ́lì kínní ti Pétérù sí ènìyàn gbogbo. Epístẹ́lì kejì ti Pétérù sí ènìyàn gbogbo. Orí ìkíní. Símónì Pétérù ìránṣẹ́ àti Apọ́stẹ́lì Jésù Kristì sí àwọn tí ó ti gba irú iyebíye ìgbàgbọ́ kan náà pẹ̀lú wa nínú òdodo Ọlọ́run wa àti ti Jésù Kristì Olùgbàlà. Kí orí ọ̀fẹ́ àti àlàáfíà kí ó máa bí sí fún yín nínú ìmọ̀ Ọlọ́run àti ti Jésù Olúwa wa. Bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa ní ohun gbogbo tí ṣe ti ìyè àti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀ nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́ àti nítorí èyí náà pàápàá ẹ máa ṣe àìsinmi gbogbo. Ẹ fi ìwà rere kún ìgbàgbọ́ àti ìmọ̀ kún ìwà rere àti àìrékọjá kún ìmọ̀ àti sùúrù kún àìrékọjá àti ìwà bí Ọlọ́run kún sùúrù àti ìfẹ́ ọmọnìkejì kún ìwà bí Ọlọ́run àti ìfẹ́ni kún ìfẹ́ ọmọnìkejì. Nítorí bí ẹ̀yin bá ní nǹkan wọ̀nyí tí wọ́n bá sì pọ̀ wọn kì yóò jẹ́ kí ẹ ṣe ọ̀lẹ tàbí aláìléso nínú ìmọ̀ Olúwa wa Jésù Kristì. Nítorí ẹni tí ó bá ṣe aláìní nǹkan wọ̀nyí ó fọ́jú kò lè ríran ní òkèrè ó sì ti gbàgbé pé a ti wẹ òun nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ àtijọ́. Nítorí náà ará ẹ túbọ̀ máa ṣe àìsinmi láti sọ ìpè àti yíyan yín di dájúdájú nítorí bí ẹ̀yin bá ṣe nǹkan wọ̀nyí ẹ̀yin kì yóò kọsẹ̀ láé. Nítorí báyìí ni a ó pèsè fún yín lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun ti Olúwa àti Olùgbàlà wa Jésù Kristì. Nítorí náà èmi ó máa múra láti máa mú nǹkan wọ̀nyí wá sí ìrántí yín nígbà gbogbo bí ẹ̀yin tilẹ̀ ti mọ̀ wọ́n tí ẹsẹ̀ yín sì múlẹ̀ nínú òtítọ́ tí ẹ̀yin ní. Èmi sì rò pé ó yẹ níwọ̀n ìgbà tí èmi bá ń bẹ nínú àgọ́ yìí láti máa fi ìrántí ru yín sókè bí èmi ti mọ̀ pé bíbó àgọ́ mi yìí sílẹ̀ kù sí dẹ̀dẹ̀ àní bí Olúwa wa Jésù Kristì ti fi hàn mí. Èmi ó sì máa ṣàápọn pẹ̀lú kí ẹ̀yin kí ó lè máa rántí nǹkan wọ̀nyí nígbà gbogbo lẹ́yìn ikú mi nítorí kì í ṣe bí ẹni tí ń tọ ìtàn asán lẹ́yìn tí a fi ọgbọ́n kọ́gbọ́n là sílẹ̀ ni àwa fi agbára àti wíwá Jésù Kristì Olúwa wa hàn yín ṣùgbọ́n ẹlẹ́rìí ọláńlá rẹ̀ ni àwa ṣe nítorí tí ó gba ọlá òun ògo láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá nígbà tí irú ohun ní fọ̀ sí láti inú ògo ńlá náà wá pé èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí jọjọ. Ohun yìí tí ó ti ọ̀run wá ni àwa sì gbọ́ nígbà tí àwa ń bẹ pẹ̀lú rẹ̀ lórí òkè mímọ́ náà àwa sì ní ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí ó fẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ èyí tí ó yẹ kí ẹ kíyèsí bí fìtílà ti ń tàn ní ibi òkùnkùn títí ilẹ̀ yóò fi mọ́ tí ìràwọ̀ òwúrọ̀ yóò sì yọ ní ọkàn yín kí ẹ kọ́ mọ èyí pé kò sí ọ̀kan nínú àsọtẹ́lẹ̀ inú ìwé mímọ́ tí ó ní ìtumọ̀ ìkọ̀kọ̀ nítorí àsọtẹ́lẹ̀ kan kò ti ipa ìfẹ́ ènìyàn wá rí ṣùgbọ́n àwọn ènìyàn ń sọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run bí a ti ń darí wọn láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá.
0: DCLM Radio, The spiritual warfare is our concern.
1: Epistle ekeji ti Peteru si eniyan gbogbo ori ikeji. Ṣugbọn awon woli eke wa laarin awon eniyan na pelu gege bi awon olukoni eke yo ti wa laarin yin. Awon eni ti yo yo mu Adamu egbe wo inu yin wa ani ti yo se Oluwa ti o ra won won si mu iparun ti o yara kankan wa sori ara won. Opolopo ni yo si ma tele iwa wo bi awon nipa awon eni ti a o fi ma so oro di si ona otito. Ati ninu oju kokoro ni won o ma fi yin se ireje nipa oro etan. Idaju eni ti ko fale lati ojo iwa iparun won ko si to gbe. Nitori pe bi Olorun ko ba da awon angeli si ti won se ṣugbọn ti o so won si isale orun apadi ti o si fi won sinu ogun okunkun biribiri awon ti a pamode idajo ti ko si da aye igbani si ṣugbọn o pa Noah pelu awon meje miran mo oni waasu ododo nigba ti o mu kikun omi wa sori aye awon alaiwa bi Olorun ti o so awon ilu Sodomu on Gomora di eru nigba ti o fi ifo afobaje da won lebi ti o fi won se apere fun awon ti yo je alaiwa bi Olorun o si yo Loti olooto eni ti iwa wo bi awon eniyan buburu ba ninu je nitori okunrin olooto ni bi o ti n gbe arin won ti o n ri ti o si n gbo lojojumo ni iwa buburu won ba okan otito re je Oluwa mo bi a ti yo awon eni iwa bi Olorun kuro ninu idanwo ati bi a ti pa awon alaisooto ti a n je ni yamo di ojo idajo ṣugbọn paapaa awon ti n to ara leyin ninu ifekufe eri ti won si n gan awon ijoye awon oyaju asetinu eni won ko beru ati ma soro egan si awon oloye bẹ́ẹ̀ ni àwọn angẹ́lì bí wọ́n ti pọ̀ ní agbára àti ipá tó ni wọn kò dá wọn lẹ́jọ́ ẹ̀gàn níwájú Olúwa ṣùgbọ́n àwọn wọ̀nyí bí ẹranko ìgbẹ́ tí kò ní èrò ẹranko ṣá tí a dá láti máa mú pa wọ́n ń sọ̀rọ̀ ẹ̀gàn nínú ọ̀ràn tí kò yé wọn a ó pa wọn run pátápátá nínú ìbàjẹ́ ara wọn wọn ó sì jẹ èrè àìṣòdodo àwọn tí wọ́n kà á sí ayé jíjẹ láti máa jẹ adùn ayé ní ọ̀sán wọ́n jẹ́ àbàwọ́n àti àbùkù wọ́n jẹ ayé nínú àsè ìfẹ́ wọn nígbà tí wọ́n bá ń jẹ àsè pẹ̀lú yín àwọn olójú tí ó kún fún panṣágà tí kò sì lè dẹ́kun ẹ̀ṣẹ̀ ìdá tí ń tan àwọn ọkàn tí kò fi ẹsẹ̀ múlẹ̀ jẹ àwọn tí wọ́n ní ọkàn tí ó ti fi ojú kòkòrò kọ́ra àwọn ọmọ ègún wọ́n kọ ọ̀nà tí ó tọ́ sílẹ̀ wọ́n sì sáko lọ wọ́n tẹ̀lé ọ̀nà Bálámù ọmọ Beori ẹni tí ó fẹ́ràn èrè àìṣòdodo ṣùgbọ́n a bá a wí nítorí ìrékọjá rẹ̀ ó di kẹ́tẹ́kẹ́tẹ́ fi ohun ènìyàn sọ̀rọ̀ ó sì fi òpin sí wèrè wòlíì náà àwọn wọ̀nyí ni kànga tí kò ní omi ìkuukù tí ẹ̀fúùfù ń gbá kiri àwọn ẹni tí a pa òkùnkùn biribiri mọ́dẹ̀ títí láé nítorí ìgbà tí wọ́n bá ń sọ̀rọ̀ ìhàlẹ̀ asán.

0: ajá tún padà sí ibi ara rẹ̀ àti ẹlẹ́dẹ̀ tí a ti wẹ̀ mọ́ sínú àpọ̀ nínú ẹrẹ̀. Epístẹ́lì èkejì ti Pétérù sí ènìyàn gbogbo, orí ìkẹta. Olùfẹ́, èyí ni ìwé kejì tí mo ń kọ sí yín. Nínú méjèèjì náà ni èmi ń ro inú funfun yín sókè nípa ríran yín létí, kí ẹ̀yin kí ó lè máa rántí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn wòlíì mímọ́ sọ ṣáájú, àti òfin Olúwa àti olùgbàlà wa láti ọ̀dọ̀ àwọn apostili yín. Kí ẹ kọ́ mọ èyí pé nígbà ọjọ́ ìkẹyìn, àwọn ẹlẹ́gàn yóò dé pẹ̀lú ẹ̀gàn wọn. Wọ́n máa rìn nípa ìfẹ́ ara wọn, wọ́n sì máa wí pé níbo ni ìlérí wíwà rẹ̀ gbé wà. Láti ìgbà tí àwọn bàbá ti sùn, ohun gbogbo ń lọ bí wọ́n ti wà rí láti ìgbà ọjọ́ ìwá. Nítorí èyí ni wọ́n mọ̀ọ́mọ̀ ṣe àìfẹ́ mọ̀ pé nípa ọ̀rọ̀ Ọlọ́run ni àwọn ọ̀run ti wà láti ìgbà àtijọ́, àti tí ilẹ̀ yọrí jáde nínú omi tí ó sì dúró nínú omi, nípa èyí tí omi bu ayé tí ó wà nígbà náà tí ó sì ṣègbé. Ṣùgbọ́n àwọn ọ̀run àti ayé tí ń bẹ nísinsìnyí nípa ọ̀rọ̀ kan náà ni a ti tòjọ bí ìṣúra fún iná, apá wọn mọ́ di ọjọ́ ìdájọ́ àti ìparun àwọn aláìwà bí Ọlọ́run. Ṣùgbọ́n olùfẹ́, ẹ má ṣe gbàgbé ohun kan yìí, pé ọjọ́ kan lọ́dọ̀ Olúwa bí ẹgbẹ̀rún ọdún ni ó rí, àti ẹgbẹ̀rún ọdún bí ọjọ́ kan. Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ti kà sí ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé, bí kò ṣe pé kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònú pìwàdà. Ṣùgbọ́n ọjọ́ Olúwa ń bọ̀ wá bí olè ní òru, nínú èyí tí àwọn ọ̀run yóò kọjá lọ tí àwọn ti ariwo ńlá, àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò sì ti inú ooru gbígbóná gidigidi di yíyọ. Ayé àti àwọn iṣẹ́ tí ó wà nínú rẹ̀ yóò sì jóná lúlú. Ǹjẹ́ bí gbogbo nǹkan wọ̀nyí yóò ti yọ ni, irú ènìyàn wo ni ẹ̀yin ìbàjẹ́ nínú ìwà mímọ́ gbogbo àti ìwà bí Ọlọ́run? Kí ẹ máa retí, kí ẹ sì máa múra gírí de dídé ọjọ́ Ọlọ́run, nítorí èyí tí àwọn ọ̀run yóò gbiná, tí wọn yóò di yíyọ, tí àwọn ìmọ́lẹ̀ rẹ̀ yóò sì ti inú ooru gbígbóná gidigidi di yíyọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlérí rẹ̀, àwa ń retí àwọn ọ̀run tuntun àti ayé tuntun nínú èyí tí òdodo ń gbé. Nítorí náà, olùfẹ́, bí ẹ̀yin ti ń retí irú nǹkan wọ̀nyí, ẹ múra gírí kí a lè bá yín ní àlàáfíà, ní àìlábàwọ́n àti ní àìlábùkù ní ojú rẹ̀. Kí ẹ sì máa kà á sí pé sùúrù Olúwa wa ìgbàlà ni. Bí Pọ́ọ̀lù pẹ̀lú arákùnrin wa olùfẹ́ ti kọ̀wé sí yín gẹ́gẹ́ bí ọgbọ́n tí a fi fún, bí ó ti ń sọ̀rọ̀ nǹkan wọ̀nyí pẹ̀lú nínú ìwé rẹ̀ gbogbo, nínú èyí tí ohun mìíràn tí ó ṣòro iye ni gbé wà, èyí tí àwọn òpè àti àwọn aláìdúró níbì kan ń lọ bí wọ́n ti ń lọ ìwé mímọ́ ìyókù sí ìparun ara wọn. Nítorí náà, ẹ̀yin olùfẹ́, bí ẹ̀yin ti mọ nǹkan wọ̀nyí tẹ́lẹ̀, ẹ máa kíyèsára kí ẹ má bàa fi ìṣìnà àwọn ènìyàn búburú fà yín lọ, kí ẹ sì ṣubú kúrò nínú ìdúróṣinṣin yín. Ṣùgbọ́n ẹ máa dàgbà nínú oore ọ̀fẹ́ àti nínú ìmọ̀ Olúwa àti olùgbàlà wa Jésù Kristì, ẹni tí ògo wà fún nísinsìnyí àti títí láé. Àmì. Èyí ni òpin Epístẹ́lì èkejì ti Pétérù sí ènìyàn gbogbo.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Epístẹ́lì ìkíní ti Jòhánù sí ènìyàn gbogbo, orí ìkíní. Èyí tí ó ti wà ní àtètèkọ́ṣe tí àwa ti gbọ́, tí àwa ti fi ojú wa rí, tí àwa sì ti tẹjúmọ́, tí ọwọ́ wa sì ti dìmú ní ti ọ̀rọ̀ ìyè. Ìyè náà sì ti farahàn, àwa sì ti rí, àwa sì ń jẹ́rìí, àwa sì ń sọ ti ìyà ìnípẹ̀kun náà fún yín tí ó ti ń bẹ lọ́dọ̀ Bàbá tí ó sì farahàn fún wa. Èyí tí àwa ti rí, tí àwa sì ti gbọ́ ni àwa sọ fún yín, kí ẹ̀yin pẹ̀lú kí ó lè ní ìdàpọ̀ pẹ̀lú wa. Nítòótọ́, ìdàpọ̀ wa sì ń bẹ pẹ̀lú Bàbá àti pẹ̀lú ọmọ rẹ̀ Jésù Kristì. Àwa sì kọ̀wé nǹkan wọ̀nyí sí yín kí ayọ̀ yín kí ó lè di kíkún. Èyí sì ni iṣẹ́ tí àwa ti gbọ́ lẹ́nu rẹ̀, tí àwa sì ń jẹ́ fún yín, pé ìmọ́lẹ̀ ni Ọlọ́run, òkùnkùn kò sì sí lọ́dọ̀ rẹ̀ rárá. Bí àwa bá wí pé àwa ní ìdàpọ̀ pẹ̀lú rẹ̀, tí àwa sì ń rìn nínú òkùnkùn, àwa ń ṣèké, àwa kò sì ṣe òtítọ́. Ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ní wẹ̀wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí àwa bá wí pé àwa kò ní ẹ̀ṣẹ̀, àwa tan ara wa jẹ. Òtítọ́ kò sì sí nínú wa. Bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo ni òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, àti láti wẹ̀wánù kúrò nínú àìṣòdodo gbogbo. Bí àwa bá wí pé àwa kò dẹ́ṣẹ̀, àwa mú ní èké, ọ̀rọ̀ rẹ̀ kò sì sí nínú wa. Epístẹ́lì ìkíní ti Jòhánù sí ènìyàn gbogbo, orí ìkejì. Ẹ̀yin ọmọ mi, ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí yín, kí ẹ má bàa dẹ́ṣẹ̀. Bí ẹnikẹ́ni bá sì dẹ́ṣẹ̀, àwa ní alágbàwí lọ́dọ̀ Bàbá Jésù Kristì olódodo. Òun sì ní ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, kìí sì ṣe fún tiwa nìkan, ṣùgbọ́n fún ti gbogbo aráyé pẹ̀lú. Nípa èyí ni a sì mọ̀ pé àwa mọ̀ ọ́n, bí àwa bá ń pa òfin rẹ̀ mọ́. Ẹni tí ó bá wí pé èmi mọ̀ ọ́n, tí kò sì pa òfin rẹ̀ mọ́, èké ni,

0: òtítọ́ kò sì sí nínú rẹ̀. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń pa òfin rẹ̀ mọ́, lára rẹ̀ ni a gbé mú ìfẹ́ Ọlọ́run pé ní tòótọ́. Nípa èyí ni àwa mọ̀ pé àwa ń bẹ nínú rẹ̀. Ẹni tí ó bá wí pé òun gbé inú rẹ̀, òun náà pẹ̀lú sì yẹ láti máa rìn gẹ́gẹ́ bí òun ti rìn. Ẹ̀yin olùfẹ́, kìí ṣe òfin tuntun ni mo ń kọ̀wé rẹ̀ sí yín, ṣùgbọ́n òfin àtijọ́ tí ẹ̀yin ti ní ní àtètè kọ́ ṣe. Òfin àtijọ́ ni ọ̀rọ̀ náà tí ẹ̀yin ti gbọ́. Ẹ̀wẹ̀, òfin tuntun ni mo ń kọ̀wé rẹ̀ sí yín, èyí tí ṣe òtítọ́ nínú rẹ̀ àti nínú yín. Nítorí òkùnkùn ń kọjá lọ, ìmọ́lẹ̀ òtítọ́ sì ti ń tàn. Ẹni tí ó bá wí pé òun bẹ nínú ìmọ́lẹ̀ tí ó sì kórìíra arákùnrin rẹ̀, ó ń bẹ nínú òkùnkùn títí fi di ìsinsìnyí. Ẹni tí ó bá fẹ́ràn arákùnrin rẹ̀, ó ń gbé inú ìmọ́lẹ̀, kò sì sí ohun ìkọ̀sẹ̀ nínú rẹ̀. Ṣùgbọ́n ẹni tí ó bá kórìíra arákùnrin rẹ̀, ó ń gbé inú òkùnkùn, ó sì ń rìn nínú òkùnkùn, kò sì mọ ibi tí òun rè, nítorí tí òkùnkùn ti fọ́ lé ojú. Èmi ń kọ̀wé sí yín, ẹ̀yin ọmọ mi, nítorí tí adarí ẹ̀ṣẹ̀ yín jìyín nítorí orúkọ rẹ̀. Èmi ń kọ̀wé sí yín, ẹ̀yin bàbá, nítorí tí ẹ̀yin ti mọ ẹni tí ó wà ní àtètè kọ́ ṣe. Èmi ń kọ̀wé sí yín, ẹ̀yin ọ̀dọ́mọkùnrin, nítorí tí ẹ̀yin ti ṣẹ́gun ẹni búburú òní. Èmi ń kọ̀wé sí yín, ẹ̀yin ọmọ mi, nítorí ẹ̀yin ti mọ bàbá. Èmi kọ̀wé sí yín, ẹ̀yin bàbá, nítorí tí ẹ̀yin ti mọ ẹni tí ó wà ní àtètè kọ́ ṣe. Èmi ti kọ̀wé sí yín, ẹ̀yin ọ̀dọ́mọkùnrin, nítorí tí ẹ̀yin ní agbára, tí ọ̀rọ̀ Ọlọ́run sì dúró nínú yín, tí ẹ sì ṣẹ́gun ẹni búburú òní. Ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ ti bàbá kò sí nínú rẹ̀. Nítorí ohun gbogbo tí ń bẹ ní ayé, ìfẹ́kúfẹ́ ara àti ìfẹ́kúfẹ́ ojú àti ìríra ayé kìí ṣe ti bàbá bí kò ṣe ti ayé. Ayé sì ń kọjá lọ àti ìfẹ́kúfẹ́ rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láéláé. Ẹ̀yin ọmọ mi, ìgbà ìkẹyìn ni èyí. Bí ẹ̀yin sì ti gbọ́ pé aṣòdìsí Kristi ń bọ̀ wá, àní ní ìsinsìnyí aṣòdìsí Kristi púpọ̀ ní ń bẹ. Nípa èyí tí àwa fi mọ̀ pé ìgbà ìkẹyìn ni èyí. Wọ́n ti ọ̀dọ̀ wa jáde, ṣùgbọ́n wọn kìí ṣe ara wa, nítorí wọn ìbá ṣe ara wa, wọn ìbá bá wa dúró. Ṣùgbọ́n wọ́n jáde kí a lè fi wọ́n hàn pé gbogbo wọn kìí ṣe ara wa. Ṣùgbọ́n ẹ̀yin ní ìfòróró yàn láti ọ̀dọ̀ ẹni mímọ̀ ni wá, ẹ̀yin sì mọ ohun gbogbo. Èmi kò kọ̀wé sí yín nítorí pé ẹ̀yin kò mọ òtítọ́, ṣùgbọ́n nítorí tí ẹ̀yin mọ̀ ọ́, àti pé kò sí èké nínú òtítọ́. Ta ni èké bí kò ṣe ẹni tí ó bá sẹ́ pé Jésù kìí ṣe Kristi? Eléyìí ni aṣòdìsí Kristi, ẹni tí ó bá sẹ́ bàbá àti ọmọ. Ẹnikẹ́ni tí ó bá sẹ́ ọmọ, òun náà ni kò gba bàbá, ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́wọ́ ọmọ, ó gba bàbá pẹ̀lú. Ṣùgbọ́n ẹ̀yin, kí èyí ni kí ó máa gbé inú yín, tí ẹ̀yin ti gbọ́ ní àtètè kọ́ ṣe. Bí èyí tí ẹ̀yin ti gbọ́ ní àtètè kọ́ ṣe bá ń gbé inú yín, ẹ̀yin ó sì dúró pẹ̀lú nínú ọmọ àti nínú bàbá. Èyí sì ni ìlérí náà tí ó ti ṣe fún wa, àní ìyè àìnípẹ̀kun. Nǹkan wọ̀nyí ni mo kọ̀wé sí yín ní ti àwọn tí ń tàn yín jẹ. Ṣùgbọ́n ìfòróró yàn tí ẹ̀yin ti gbà lọ́wọ́ rẹ̀, ó ń gbé inú yín, ẹ̀yin kò sì ní pé ẹnìkan ń kọ́ yín. Ṣùgbọ́n ìfòróró yàn náà ń kọ́ yín ní ohun gbogbo tí ó jẹ́ òtítọ́, tí kìí sì ṣe èké. Àní gẹ́gẹ́ bí ó sì ti kọ́ yín, ẹ máa gbé inú rẹ̀. Àti ní ìsinsìnyí, ẹ̀yin ọmọ mi, ẹ máa gbé inú rẹ̀, pé nígbà tí òun bá farahàn, kí a lè ní ìgboyà níwájú rẹ̀, kí ojú má sì ti wá níwájú rẹ̀ ní ìgbà wíwá rẹ̀. Bí ẹ̀yin bá mọ̀ pé olódodo ni òun, ẹ mọ̀ pé abí olúkúlùkù ẹni tí ń ṣe òdodo nípa rẹ̀.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé a tún péjọ lónìí níwájú yín. Ẹ ti ṣe wá ní ẹni ìbùkún, ẹ ti fi ọ̀pọ̀lọpọ̀ ìbùkún dá wa lọ́lá. Oore ọ̀fẹ́ yín, àánú yín, agbára yín, ìtànṣán ìmọ́lẹ̀ ìhìnrere, gbogbo nǹkan wọ̀nyí ni ó ti farahàn ní ìgbésí ayé wa. Nítorí àánú yín lórí wa, àti nítorí ìfẹ́ yín fún ọkàn wa tí ẹ kò fẹ́ kí a ṣègbé, ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà, ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìyè. Adúpẹ́ bàbá, ẹ gba ọpẹ́ àti ìyè wa lórúkọ Jésù. Adúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún tí ẹ ti dà wá lé wa lórí. Adúpẹ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tí ẹ ṣe ní ìgbésí ayé wa. Kí a tó ní ìpàdé ti àgọ́ àjọ, àti láti ìgbà náà ni ìbùkún yín ni ó ti ń ṣàn lórí wa. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Adúpẹ́ wípé ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà. Adúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire láti lè gbàdúrà àgbà yọrí sí ìgbàlà.
3: adupe fun iyipada okan adupe fun idaniloju orun rere adupe wipe bi e ba fi aye yi sile ni gbo se wipe a o ri yin a o si wa pelu yin adupe fun awon o ti e tin je ki o ye wa ninu oro olorun e gba pe ati yin wa ni oruko jesu adupe fun ipejopo wa loni adupe pe e ti ba wa bere adupe fun awon ti an gbo gege bi eri gege bi awon ise iyanu ti en se adupe e gba pe ati yin wa loni an bebe wi pe e o la wa loju e o ko wa yo si le ye wa daradara be o ti pa awon ibukun won yi mo ni igbese aye wa adupe wi pe e ti gbo adura wa an fe ipara han yin ju be lo laarin wa ni oruko Jesu Kristi Oluwa wa adupe lowo Olorun fun awon eri ti an gbo adupe fun awon ise iyanu ti iyipada okan ise iyanu ti idani loju igbala Olorun ni igbese aye wa ise iyanu isodi mimo ise iyanu ifi agbara emi mo kun ni ise iyanu iwosan ati idande ati itunisile kuro ninu tubo esu adupe fun ipese Olorun fun awon eri ti an gbo awon eri ti o nto wa leti lati ekun kookan ati lati opolopo ibi ti a ti se ipago ni osu kejila odun ti o koja ani okan ope ati iyin si Olorun fun awon nkan ti o nse ati awon nkan ti a gbagbo wipe yo ma tesiwaju lati se ni igbesi aye wa loni ohun ti o dara fun wa lati gbe yewo ninu oro Olorun o ni bi a o se pa awon ibukun won yi mo ninu okan wa ninu aye wa ni idile wa ati ninu ijo o ye ki a le wo inu iwe mimo ki a le ri ona ki a fi pa ibukun Olorun mo eyi ni a fi n ba wa soro loni lori akori yi eni ibukun eni ibukun eyi je okunrin tabi obinrin omode tabi agba lokunrin lobinrin bi a se le ni ibukun Olorun ati bi awon ibukun wonyi ti o fi le ba wa kale eyi je pe ki o le je ajemonu fun wa ki o le je ibukun ti a ni loni ti o si wa titi pelu wa titi a o fi ri Jesu loju koju ohun to se ni laanu ni wipe opolopo ni o ma ni ibukun Olorun o seese bi a ba ni ipago yala ni asiko keresimesi tabi ni akoko igba miran ti a ni ipago sugbon bi won ti ni awon ibukun wonyi beni won so won nu nigba ti ago ba pari sugbon ohun ti o je edun wa ohun ti o si kan wa gbogbon ni wipe o ye ki a le so fun ara wa ninu iwe mimo bi a se le ni ibukun Olorun ti ibukun Olorun yi yo si ma tele wa ni ojo wa gbogbo ninu bibeli ni ati ri opolopo iwuri nipa bi ibukun Olorun se po ni igbese aye awon omo Israeli ati ni igbese aye awon omo ehin Jesu Kristi ati ni igbese aye awon ti o gba Olorun gbo awon ti won gba Jesu Kristi gbo ti a si gba okan won la ninu majemu titun gbogbo awon iranse ti Olorun ran si awon eniyan re bi woli ninu majemu lailai bi awon aposteli ninu majemu titun ati Jesu Kristi omo bibi Olorun kan soso paapaa gbogbo won ni won so fun wa bi a se le ni ibukun ni igbese aye wa ati bi a se le pa awon ibukun wonyi mo je ki a wo oro Olorun ninu Deuteronomy ori 30 lati ese ikokandilogun emi pe orun ati ile jeri ti yin le oni pe emi fi iye ati iku ibukun ati egun siwaju re nitori na yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re ki adroni hi ki awo ohun ti olorun so fun awon mo israeli ki asimo we pe olorun wa o yi pada bakan na ni lana loni ati titilai ife inu re we pe ki awon mo israeli ki o ni ibokun ki ibokun yi ki o wa pelu won titi won fi pe aye sile ti won fi wa si odo olorun ife inu re yi kan na o wa titi di oni fun awon mo olorun fun awon ti o ti ba alaja nipa iwenumo eje Jesu Kristi nipa kiko ese sile nipa wiwa idariji lodo olorun nipa nini alaafia pelu olorun nipa ise Jesu Kristi lori igi agbelebo awon ti won ti ba olorun laja ti won ti di omo olorun ti won je eni igbala o je ife olorun bakan na loni we pe ki a ni iye ki a ni ibokun ki a ni alaafia ki alaafia yi ki o si wa pelu wa titi a o fi fi aye sile ninu ese kokandinlogun yi ni olorun ti nso fun won o si nso fun awa na we pe emi pe orun ati ile jeri ti yin le oni pe emi fi iye ati iku ibukun ati egun si waju re nitori na yan iye ki iwo ki o le ye iwo ati iru omo re se gbogbo ani amo gege bi eni to dagba die eni to toju bo eni to ti wa ni aye yi fun igba die wo pe bi a ba fe soro ti ari wo pe oro yi je otito a ma n pe awon eleri si oro yi a ma n so wi pe mo pe lagbaja ati temedu jeri oro yi awon oro ti a ba fe fidi re mule bi oro won yi bi o ba se nipon to bi o ba se je otito to bi o ba se pataki to ni awon eni ti a pe jeri ni won ma n se pataki bakan na nihi ni olorun fe soro oro ti ko fe ki eni keni ki o ro we pe ki n se otito oro ti yo duro titi orun ati aye yo fi koja lo eyi ni olorun fi pe awon eleri ti o tobi awon eleri ti ko si fun igba die o so fun israeli oni egbo oni mo pe orun ati ile jeri ti yin le oni pe e je ki o ye wa wi pe ohun ti olorun so o se pataki to be ti o fi nfi orun ati ile jeri gege bi eleda eleda orun ohun aye o pe gbogbo orun ati gbogbo aye o fi won se eleri otito ti o fi idi re mule nihi je ki o ye oni gba na we pe ohun ti olorun so fun wa nihi o je ohun ti o se pataki o so fun awon wonyi o si so fun wa wi pe ohun fi iye ati ibukun se waju wa o si so fun wa ohun ti o ye ki a yan o je ki o ye wa wi pe gba ti ohun da eniyan o da wa gege bi eni ti o le yan ohun ti o dara eni ti o le yan ona ti a fe rin ona ti a fe to awon elomiran ni aileko ihirere ti won je ni aini oye ohun ti a pe ni ihirere Jesu Kristi tabi aileko oro olorun ni kikun won a ma so wi pe olorun ti se ayanmo awon ti o ni gbala tabi awon ti yo segbe awon miran ma so wi pe olorun ti yan awon ti o je wi pe ori buruku ni yo wa titi lai ni igbese aye won won ma so wi pe olorun ti yan ibi iku aisan aini o ti yan ma awon kan wi pe o sese kiru awon be ki won ki o gbadura ki won ki o gba awe ohun kon to wu ki won ki o ki won ki o se tabi ki won ki o le se wi pe ko si yi pada ayanmo ti o wa ni igbese aye won nihi ni olorun ti ja iru awon be ni koro ni o ti da won lebi ni o ti pe won ni okoro ati eleko eke o ni ohun pe orun lati jeri wi pe ko si ayanmo ibi fenikeni wi pe ohun ti fun won ni iye ati alaafia ati iku
2: oni o npe gbogbo ile ki se ni orile ede Nigeria nikan oni o npe gbogbo ile gbogbo agbaye o npe won jeri wi pe o n ki yan ibi fun enikeni wi pe bi ibi aifan aini ba wa fun enikeni o je wi pe iru eni be ko mo ona itusile ko mo ona igbala ko mo ona bi a o ti yan iye ati ire oni nitori be ki aye so pe olorun ni o fun wa ni ibi ni o yan ibi fun wa ni igbese aye wa oni nitori na eni ti o le dayan ni eni kokan wa yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re o tun wa tesiwaju ninu ese ogun oni ki iwo ki o le ma fe oluwa olorun re ati ki iwo ki o le ma gba ohun re gbo ati ki iwo ki o le ma faramo nitori pe ohun ni iye re nihin ni an so fun wa nipa eni igbala nihin ni an so fun wa ona igbala o je ki o ye wa oni bi a ba fe ni alaafia oni owo wa lo wa bi a ba fe ni iye owo wa lo wa bi a ba fe ni igbe aye alaafia ati ojo gigun oni owo wa lo wa oni nitori be oni ki iwo ki o fe oluwa olorun re asimo wi pe ko se se fun eda lati fe oluwa olorun bi ki ba se wi pe akoko mo ife olorun ni igbese aye wa nitori olorun fe araye to bege ti o fi omo bibi re kan soso fun ni wi pe enikeni ti o ba gba gbo ki yo ko sugbon yiye ni yo ye wi pe iru eni be ki yo se gbe nitori be bi o ba mo ife olorun o je mo nigba ti olorun ba nda wa lebi ese wa ife olorun ni nitori pe awon elomiran ni olorun fi sile fun iye rira ti lati ma se ohun ti ko to kire ti o fun sile fun iye rira nitori pe nigba ti o kilo nigba ti o nawo anu si won nigba ti o npe won si abe abo nigba ti o npe won si igbala won ko nani sugbon awa ni olorun se lori ire to ta wa lolobo awa ni olorun se lori ire ti o so fun awi pe ona ese ko dara awa ni olorun se lori ire ti o je wi pe o da wa lebi ese wa bi olorun tin da wa lebi ese wa be ni okan wa n gbogbe be ni a sa to olorun lo be ni a so fun olorun wi pe a ko fe segbe ife olorun ni bi ki ba se pe ife olorun bawo la se mo bi ati gbadura bawo la se mo bi ati toro idariji bawo la se mo bi ati so fun olorun wi pe ki o sanu fun wa bawo ni a se gba ebo Jesu Kristi lori ige agbelebo bawo la se gba gbo ife olorun ni bi a si ti gba gbo bi a ti je ki ife olorun yi ki o fese mule ni igbese aye wa o wa nso fun a wi pe gba ti ohun ti koko fe wa gba ti ohun ti dari wa nitori ife re gba ti o ti gba okan wa la nitori ife re oni nisisin ki a wa ki o fe oluwa olorun wa ikeji oni ki e le gba ohun re gbo awon elomiran oye oye won bi a ba nso nipa ki a gba ohun re gbo o ma ro we pe igbagbo nikan ni a nso nipa re lati oni lo je ki o ye o wi pe igbagbo ati igboran won je ibeji ti o jade lati inu iya kan na bi a ba ti ri taye ni a o ma ri kehinde bi a ba ti ri igbagbo ni a o ma ri igboran o ye ki o ye wa wi pe igba ti o nso wi pe ki iwo ki o le gba ohun olorun re gbo o nso fun a wi pe bi a ba gba olorun gbo a lati gboran si lenu bi a ba gba olorun gbo a lati rin gege bi ilana ti o fi sile fun wa nitori be je ki o ye o latori lo wi pe igbagbo ati igboran won ki fira won sile awon ti o ba ni aigbagbo awon ni a ma ri ko ma n se aigboran si olorun awon ti o ba n gboran si olorun awon wonyi ni o gba olorun gbo won gba oro olorun gbo won gba ileri olorun gbo won gba idaje olorun gbo won gba gbogbo ti olorun so ninu iwe mimo won gba gbo awon inu ma n gboran si olorun lenu o wa n so ni iketa wi pe ki iwo ki o le faramo wi pe ki a faramo olorun ki a joko ti olorun se eyi ni so ye o nitori pe mimo le olorun aimo ko le faramo olorun eni pipe le olorun aipe ko le faramo olorun eni ti o funfun gbo lai si okunkun ni olorun okunkun ko le faramo olorun nitori be bi a ba so nipa wi pe ki iwo ki o faramo o so fun a wi pe bi a ba fe faramo olorun ohun kan lo ma pin ni niya ohun kan lo ma ya ni nipa ti olorun ohun ni ese a ko gbodo gba ese aimo alebu ni igbese aye wa bi okunkun bi o ti ba tin wo igbese aye enikeni iru eni be ko le faramo olorun nitori be o ye ki alakaka o ye ki agbadura o ye ki a se ohun gbogbo ti olorun be lowo wa ki a ri wo pe ise okunkun irubo ti a ko fese mule ninu oro olorun irubo ti o pa ebo jesu christi ti o pa ti sapa kan ti o tun wa irubo miran iru eni to ba nse be o nto ise okunkun leyin iru eni be ko le faramo olorun bi a ba si fe ki ibokun ki o wa ni igbese aye wa bi a ba fe yan iye ni toto ti a si fe yan ibokun ni toto o so pe ki a fe oluwa olorun wa ki a gba ohun re gbo ki a si gboran si ati pe ki a faramo oni nitori pe oni iye re ati gigun ojo re mo ro pe o ye oni sisin yi pe bi a ba nfe emi gigun bi a ba nfe alaafia bi a ba nfe ibokun o ye ki a faramo olorun ki iwo ki o le ma gbe inu ile na ti oluwa ti bura fun awon baba re fun abrahamu ati fun isaki ati fun jacobu lati fun lati fi fun won ye ki a wo deuteronomy yi kan na lati ori keji de logbon Deuteronomy lati ori keji din logbon ese ikini yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re lati ma kiyesi ati se ase re gbogbo ti mo pa fun ole oni nje oluwa olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo gbogbo ibukun won yi yo se se sori re yo se ba o bi iwo ba feti si ohun oluwa olorun re ibukun ni fun ni ilu ibukun ni fun ole oko ye ki a duro ni be o nso fun wa wi pe olorun je olubukun o si ma nfe lati bukun awon omo ti re o wa nso fun a wi pe o wa lowo wa bi a o ba gboran bi a o ba feti si awon amuye awon ti olorun be lowo wa wi pe bi a ba se won pe o daju pe ibukun yo je ti wa awon elomiran won ki feti si oro olorun won ki farabale wo ni ese kini oni yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re awon elomiran won ma nkanju popo bi aban wasu won ma nkanju bi aba lo si ikeko bibeli won ma nkanju bi o ba si je we pe awa ni aya ojo oni fun ise iyanu ati akoko isoji won ma nkanju won ma so wi pe nigba wo ni won o gbadura fun wa nigba wo ni won gbe gbo wole awon alaisan nigba wo ni won o so wi pe ki awon arun ati awon aisan ati awon alebu gbogbo to wa ni gbese aye wa wi pe ko pora ki se adura ni akoko bi a ba gbadura sugbon ti a ko feti si oro olorun iru adura be ki je itewogba ni waju olorun ye ki a wo iwe owe mo se n pada bo ni iwe Deuteronomy sugbon mo fe fi ohun kan han o ni iwe owe ori keji din logbon ese ikesan iwe owe ori keji din logbon ese ikesan eni ti o mu eti re kuro lati gbo ofin ani adura re papa yo di irira ari opolopo ilesin ti o ma nro we pe adura nikan ni ona si ibokun o sese akobirin jo awa afe gbadura lai se atunse o sese e to je we pe o n gbe bibeli losan o n gbe ebo ninu okunkun loru awa afe gbadura o sese awon ti o je wi pe won ma nfe fi saamu ba ti elomiran je gege bi ero ti won ati gege bi ise ti won awon na wa won fe gbadura o sese awon ti o ti ronu po ada awon ti o ti ipo ese sile won fe gboro olorun won ma so wi pe awon san fe ibukun olorun nitori pe osu kini odun la wa yi nitori be bi a ba fe ki won ki o wa sinu ijo ki a san ma gbadura fun won ki a ma gba awe fun won ki a ma je ki won ki o ri oluso agutan ki o le ma gbadura fun won ki gbogbo isoro igbese aye won ki o le pora ni soro oni bi a ba fara bale lati gbo ohun oluwa olorun wa olorun ki se iranse wa ti o je wi pe ki a kan ma ran nise e lo mu iwosan wa fun mi be yen lo mu owo ati asiki lo mu wa fun mi bi to fi pamo si lo mu awon dukia aye yi so mo wi pe mo ni ebi to gboro ati awon omo to po enu to njeun lori tabili mi won po nitori be lo mu ipese wa fun mi olorun ki se iranse wa bi a ba nfe ibukun lati odo olorun ani lati koko peti sile ke a parabale lati gbo ohun olorun wa nitori be ni o fi so fun o si ye wa o ni eni ti o mu eti re kuro lati gbo ofin adura iru eni be papa yo di irira nisisin je ki a pada si Deuteronomy ori keji din logbon ese kini yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re awon elomiran bi won ba n korin egbe won ki kanju awon elomiran bi a ba duro lati gbadura iba ase ogbon iseju won ki kanju sugbon bi a ba ti si bibeli gba ti a ba ti n wa so fun iseju marun fun bi ogun iseju won ma fa serale won ma dide won ma na won ma se bi eni pe nigba ni iwa si ma pari eleyi na de ti n poju a o ni ka bibeli tan lojo kan a ki lo de e bibeli bibeli sa abeni eyi ni ni a fi le ri ibukun lati odo olorun nitori pe o ti so fun wa ki a to wa si waju re oni bi a ba ti n bo ni waju olorun oni ki a setan ki a mura sile lati farabale gbo ofin oluwa olorun wa oni bi a ba se ti n gbo ki a mura sile lati kiyesi ati lati ma se ase re gbogbo ti o pa fun wa le oni ki se die ninu awon ase re ki se popo ninu awon ase re awon ase re gbogbo ti o pa fun wa awon elomiran ma wa sarin wa se gafara fun mi iredi ti mo fi so awon kan woyi ni we pe mo fe ki ibukun olorun ki o ma san ni igbese aye wa ninu odun yi mo fe ki ibukun olorun ki o po yanturu ni igbese aye wa ni odun yi mo si gba olorun gbo wi pe bi a ba se ojuse ti wa yo ri be ni oruko jesu ibukun ti iwosan ni ibukun ti ipese ni ibukun lona gbogbo ninu ebi ibukun fun ara wa ibukun fun awon ore wa ibukun fun awon idile wa ibukun ni irin ajo ibukun ni ile ibukun lode ibukun ni bi ise wa ibukun ni bi oja wa ibukun lori awon omo wa mo gba olorun gbo wipe bi a ba se ojuse wa ibukun olorun yo wa fun wa lopolopo ninu odun yi loruko jesu sugbon ki o tori be eyi ni a fi n so wipe o ye ki a feti si ife olorun ki a feti si oro olorun o ni ki a ma se ase re gbogbo elomiran ti o ba de arin wa bi a ba n so fun wipe arakunrin bi o ba so wipe o je eni igbala e se ti o fi je wipe o tun je akobirin jo ani ma ka ofin si mi lese ma ko mi lofin ohun ti mo mo ni pe alaanu lo olorun beeni alaanu lo olorun sugbon o je eni mimo alaanu lo olorun sugbon o ni ase o ni ofin o si ni oro ti o n fe ki a tele bi o ba so fun elomiran we pe arabirin ariwo pe e ti n wa fun igba die a si ri we pe o dabi eni we pe e n jeri pe e ti di eni gba ani beeni ani mo dupe lowo olorun lati igba ti mo ti denu ijoye we pe olorun o fi mi sile bi mo ti n kunle bayi be lọlọrun se fun mi bi mo ti n bere be lọlọrun da mi lohun ati wi pe awon nkan miran ti wa to se leri fun mi to je pe mo gbagbo wi pe yo mu won se bo so pe a dupe lowo olorun o e ma tesiwaju o sugbon ewo le tun ko kora yi teti torun towo ti gbogbo e e fe fi oruka si ero si ese papa ewo le tun ko kora eyi chain lorun eyi ti bilete eyi ti bi nimu ni gbogbo e ani mi o wa fun yin e ti mo wa fun ni ibukun olorun be ni arabirin ibukun olorun wa ṣùgbọ́n ìbùkún ọlọ́run wà fún àwọn tí wọ́n pa gbogbo àṣẹ rẹ̀ mọ́. Bí a bá ń fẹ́ ìbùkún ọlọ́run, ó yẹ kí a fetí sílẹ̀, ó yẹ kí a farabalẹ̀, a máa sọ fún ọlọ́run wípé ọlọ́run mi ò fẹ́ jẹ́ ọmọ láńgidi, ọmọ aláìgbọ́ràn, ọmọ tí ó ń kọ etí ikún sí ọ̀rọ̀ tí bàbá rẹ̀ máa ń sọ, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ ẹni tí ó ń gbọ́ràn sí gbogbo àṣẹ ọlọ́run. Mo sì gbàgbọ́ wípé bí o tilẹ̀ ní ìṣòro, pé bó bá sọ fún ọlọ́run wípé kí o fún ọ lóore ọ̀fẹ́, ọlọ́run yóò fún ọ lóore ọ̀fẹ́. Àwọn nǹkan tó ṣòro fún ọ lónìí, àwọn nǹkan tó rò pé àtúnṣe yìí ṣòro, ìwọṣọ bí onígbàgbọ́ kó ṣòro, pé kí a má kóbìnrin jọ, ọkọ kan, aya kan kó ṣòro, ọlọ́run á fún ọ lóore ọ̀fẹ́. Ṣé o mọ̀ wípé ìkan náà ni wá? Ẹran ara tó gbé wọ̀ ni àwa náà gbé wọ̀. Àwọn ìṣòro tó ní ni àwọn onígbàgbọ́ mìíràn náà ní pẹ̀lú, ṣùgbọ́n Ọlọ́run fún ọ lóore ọ̀fẹ́. Ọlọ́run tó fún àwọn yòókù lóore ọ̀fẹ́, ó dájú pé bó bá sọ fún Ọlọ́run, bó bá béèrè ìrànwọ́ lọ́dọ̀ Ọlọ́run, yóò fún ọ lóore ọ̀fẹ́ láti pa gbogbo àṣẹ rẹ̀ mọ́. Orí ọ̀pọ̀lọpọ̀ wa ni Ọlọ́run ti yí padà. Àwọn tí ó jẹ́ wọléwọ̀de tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn tí ó jẹ́ wípé bí wọn ò rí obìnrin láti ṣe pálapàla, láti ṣe ìwà ìfẹ́kùfẹ́ẹ́, wọn ò lè sinmi. Àwọn tí ó jẹ́ wípé bí wọn ò mu ọtí àmúyíra tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wọn ò lè sinmi lọ́jọ́ kan. Àwọn tí ó jẹ́ wípé bí wọn ò jalè, bí wọn ò já ilé onílé láti bo tiwọn lẹ́yìn, bí wọn ò yí ìwé níbi iṣẹ́, wọn ò lè sinmi. Àwọn tí ó jẹ́ wípé owó oṣù wọn kì í tó wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wọn a máa ti ojú ilé dé ilé, wọn a máa di ẹni tó ń tọrọ àwọn obìnrin, wọn máa tọrọ lọ́wọ́ ọkùnrin, wọn máa dúró sẹ́gbẹ̀ẹ́ títì, wọn máa wá mọ́tò, wọn máa wá owó. Ṣùgbọ́n nígbà tí orí ọ̀fẹ́ Ọlọ́run wá sí ìgbésí ayé wọn, ìyípadà máa dé. Ìyípadà àtọ̀runwá tó yí ọ̀rọ̀ wọn padà, tó yí ìwọṣọ wọn padà, tó yí ìṣe wọn padà. Ọlọ́run tó fún irú àwọn bẹ́ẹ̀ lórí ọ̀fẹ́, ó dájú wípé bí ìwọ pàápàá bá farabalẹ̀, bí o bá sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìyípadà, o ń fẹ́ ìgbàlà tòótọ́, yóò gba ọkàn rẹ là, yóò yí ọ padà, yóò mọ àtúnṣe wá sí ìgbésí ayé rẹ. Jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé a ó farabalẹ̀, a ó gbọ́ òfin Ọlọ́run, a ó ṣe ìfẹ́ Ọlọ́run. Ó sì ń sọ fún wa, ó jẹ́ mọ̀, Ọlọ́run ní èrò gíga nípa wa. Bí mo bá ka àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí fún ọ, mo fẹ́ kí o fọkàn balẹ̀ wípé bó ṣe ti ìbùkún ni, ìbùkún wà lọ́dọ̀ Ọlọ́run. Bó ṣe ti òjò ìbùkún ni, Ọlọ́run ṣetán láti rọ òjò ìbùkún sí ìgbésí ayé wa. Kìkì wípé ó fẹ́ kí a jẹ́ elétí ọmọ. Ẹni tí ń gbọ́ràn ohun tí ó sọ fún wa ní ẹsẹ̀ ìkíní yìí, ó ní ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Wípé Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Wòkè níhìn-ín, àwọn ẹlòmíràn tí òye òye, wọ́n máa ń tanra wọn jẹ, wọ́n sì máa ń fẹ́ láti tàn wá jẹ. Bí ẹnikẹ́ni bá fẹ́ tàn ọ́ jẹ, ìwọ má ṣe gbà. Wọ́n máa sọ pé ó lọ darapọ̀ mọ́ àwọn oníbíbélì, àwọn alátùnbí, àwọn tó jẹ́ pé dàtúnbí àdúrà ṣáá ní gbogbo ìgbà, bíbélì ní gbogbo ìgbà. Wá dé aláìní, iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ, gbogbo nǹkan apanu lọ́wọ́ ẹ. Má dá wọn lóhùn. Ọlọ́run sọ fún wa pé bí a bá jẹ́ ẹni tí ó ń gbọ́ràn, ó ní èmi ò gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ọlọ́run máa ń jẹ́ ẹni tí ń wí bẹ́ẹ̀, kí ó má ṣe bẹ́ẹ̀ bí rárá. Ọ̀run àti ayé lè kọjá lọ, kí kínní nínú ọ̀rọ̀ Ọlọ́run, nínú ìlérí Ọlọ́run kò ní kọjá lọ láìṣẹ. Ìwọ jẹ́ ẹni tí ń gbọ́ràn, ìwọ jẹ́ ẹni tí ń farabalẹ̀, ìwọ jẹ́ ẹni tí ń fetí sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní òun ó gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ó yẹ kí agbárí Ọlọ́run jẹ́. Àwọn ọmọ Ísíráẹ̀lì ní sòro. Ìgbà tí wọ́n wà ní ilẹ̀ Íjíbítì, wọn ò ní gá, wọn ò ní go. Èyí jẹ́ wípé wọn ò ní nǹkan kan rárá, wọ́n jẹ ẹrú. Àwọn tí wọ́n sì ń ṣe ìsìnrú fún, wọn ò sanwó fún wọn. Wọ́n jẹ́ àwọn tí wọn kò lẹ́nu ọ̀rọ̀ níbikíbi. Ó jẹ́ mọ̀, nígbà tí Ọlọ́run rán oníṣẹ́ tí ó ránṣẹ́ sí wọn, tí ó rán ìránṣẹ́ rẹ̀ sí wọn, tí ó sọ wípé wọ́n ó jáde ní oko ẹrú Íjíbítì, ó ṣòro láti gbàgbọ́. Àwọn wọ̀nyí tí wọ́n jẹ ẹrú, àwọn tí wọ́n ti wà ní ẹrú fún bí 400 ọdún, fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, tí wọn ò ní ohun kan, ó ní òun ó gbé wọn ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ó jẹ́ mọ̀ wípé Ọlọ́run mú ìlérí rẹ̀ ṣẹ. Kí la ti rí? Bẹ́ẹ̀ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìyanu. Bẹ́ẹ̀ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní dá àwọn ọmọ Íjíbítì lẹ́jọ́, títí àwọn wọ̀nyí tí wọ́n fi jáde. gba ti won jade kini won ni se won ni ile se won ni awon duke aye won yi ojo yi gan ni olorun be si ni bokun won ni awon omo egypt ni won be si ni san owo ise ti won ti se fun ojo pipe ti won ko san fun won ni won be si ni fun won gba ti won ma jade pelu opo ohun ini bi won si tin jade lo ni olorun fun ara re lo tun se ileri fun we pe esa agboran esa agboran ninu odun yi mo fe ran leti wi pe nkan ti olorun so fun wa bi a ba nfe ibukun olorun ni pe esa agboran bi o ba wa ninu ebi re bi won ba nfe pa olokanda ran ti wi pe ona si ibukun ni pe sa agboran bi o ba wa ni ibi ise ti won daya po ti won so wi pe bo ba rubo bo ba se awon nkan to lodi fun and oni gbagbo lati se wi pe ise abo lowo e ranti wi pe sa agboran si oro olorun bi awon itin lo ni kila ma ri ni wi pe ounje ti won o jeri ounje angeli ni olorun roju ounje fun gbogbo won ti o si eni ti ebi pa ki se be nikan gbogbo awon ti o je alaisan tele tele gege bi eru olorun wo gbogbo won san o pese fun won o siji bo won o daabo bo won bi won tin lo ko seni to le segun won awon ranti pe eru ni won o tele tele ranti wi pe won o je jagun jagun tele tele ranti wi pe won o loye won o nimo tele tele gbogbo bi ti won lo ni olorun fun ni isegun bi won tin wo ile kenani nigba to ya a ri bi olorun ti fun ni isegun a ri pe loni israeli tan so nipa o je mo pe won se wa awon miran ti won wa ni asiko ti israeli ati gbagbe won ile ti fi won somi mu sugbon awon omo israeli ti an so nipa re won se wa sibe sibe bi o ba je pe won je onigboran patapata ni o ba ri bi ibukun olorun bi ba ti po to ni igbese aye won o wa n so fun awa ti igbeyin aye deba o n so fun awa ti a je onigbagbo nisinsiyi o ni mo fe gbe oga mo fe bukun igbese aye re mo fe dabira ni igbese aye re mo fe fun ni alaafia ibukun ati awon ohun ti emi ati ibukun ti ara pelu o ni sugbon piti sile farabale si ohun oluwa olorun re ki iwo ki o si se ase re gbogbo ki emi ki o ba le gbe oga ju gbogbo orile ede aye lo wese ikeji gbogbo ibukun wonyi yo si se sori re bi yo si ba o bi iwo ba feti si ohun oluwa olorun re so fun mi bawo lo se le sese ki a ma lo le oju ona ki a pade ibukun ki a ma lo ki ibukun ti o sare tete ki o ba le wa ki a koju si otun ki ibukun ki o ki wa ki o si je ti wa ki a koju si osi ki ibukun ki o je ti wa ki a tesi waju ki a ba ibukun pade ki a joko ki ibukun ki o simi pelu wa bawo lo se le sese e ni olorun so fun wa wi pe bi awa o ba feti si oro tabi ohun oluwa olorun wa wo orin dafidi orin dafidi ori kini lati ese ikini ibukun ni fun okunrin na duro nihi bi a ba so wi pe okunrin na o ye ki o ye wa gege bi oluka bibeli wi pe ki se okunrin nikan ni olorun so nipa re e je bi bibeli bi o ti ma n pe ede fun wa wi pe ati okunrin ati obinrin ati omode lokunrin lobinrin ati arugbo lokunrin lobinrin awon wonyi ni olorun so nipa re ibukun ni fun okunrin na okunrin wo se eni ti o mo bibeli ni akasori sugbon ti ki se rara ibukun ni fun okunrin na tani a soro nipa re wi pe yo je eni ibukun se eni ti o wa si ile isin nigba gbogbo ti o joko je bi omo olorun ti o da bi angeli ninu ile isin sugbon ti o buru ju esu lo ti o gbona ninu ile se iru eni be ni a so wi pe ibukun yo wa fun rara o o ni ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro le ona awon elese ati ti ko joko ni ibojoko awon elegan awon wonyi ni a npe ni eni ibukun je ki a farabale ki a wo ohun ti oro yi nso o so fun wa wi pe ibukun o jina si wa sugbon bi ibukun yi yo ba wa si igbesi aye wa si okan wa si ara wa si awon omo wa ati si idile wa wi pe oni ohun ti a ni lati se
3: o ni awon ohun amuye ti olorun bere lowo wa o ni ibokun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu o ti a ma nri ni wo pe bi o ba de asale awon eniyan ti won gbe oju ile kan na won a gbe ijoko sita awon obirin won ma jo soro awon okunrin won ma soro eti a ma nri ni pe bi okunrin bi oko ba lo si bi ise awon obirin ti o ku ni ile o sese nile idana o si sese bi ise ba bi ise o ba si lowo won won a joko won a be si ni soro won a ma fun ara won ni imoran won a ma so ti oko ti o ti lo si bi ise won a ma so ti iya oko ati baba oko awon ti won sin ba soro yi won je awon elese won a ma so fun won wipe iwo lo ngbagba ko gba fokunrin yi ojo kan to ba ti boju fun ojo kan to ba ti so fun pe eni keni o le se bo se se pelu e wipe to ba ti se be ojo kan ni iberu to ni fun oko e ojo kan lo ma kase kuro nle won so pe ani mo se se niyan oko mi tele tele o gbona ju nkan mi lo gba ti mo ti boju fun ti mo ti so fun pe ti to ba tun se be wipe emi papa ma di okunrin mo e lowo ni se o mo won ara e o wa ni ehn abi be ni iwo to so pe o je onigbagbo o fe tele imo awon eniyan buburu awa ti a je okunrin se o mo ni ojo isimi bi abati awon anglican awon methodist ati awon sele onikaluko tan wa ti ti ilesin won de bi iwo na bi o ba ti ti ilesin de won a gbe aga ijoko won a gbe jade won a gbe ayo won a gbe sile ibi ti a ti n tayo bi eni meji ba n tayo awon meta merin ti ayo ti kan awon ajoko sibe won ma ibi ti won tin so no ma ti ma emu atun wa ati emu mimu iyen wa loto oro siso oro ti ko dara imoran ti ko dara idi ayo ni awon imoran yi no tin jade o sese elomiran idi ludo lo ma joko si lojo simi fun wakati merin marun ko mo wi pe an ka bibeli ko mo wi pe an gbadura ko mo wi pe an jade lo lati le lo se ise ejere okan idi ludo idi ayo lo ma joko si ibe ni onikaluku lo ma ti ma so tinu re jade ni won ti ma fun ara won ni imoran ti ko dara oni bi o ba fe ibokun ninu odun titun yi oni ibokun ni fun okunrin na ti ko rin pe ti ko rin ninu imo awon eniyan buburu awon elomiran o sese ki o je aisan die ni o de se ago ara won ni alabagbe enikan lo ma lo gbe igbo kan jade ani o ni ero ani o ni nkan oni bon ba ti fi pa e lori on fi pa e lara pe o pari niyan o sun bi omo tuntun ni iwo ti o je onigbagbo o tun se ngba igororo tabi igori lowo enikeni o so fun won wipe oruko jesu po ti to fun o bi a ba n fe ibokun o ni a ko gbodo rin ninu imo awon eniyan buburu o sese ki o je pe wahala lo ni nibi ise o sese ki o je wipe boya o ni ejo ni ile ni kotu ni awon elomiran so pe bi mo ba mu e lo sodo woli lagbaja ki ba ti ni ko kunkun ni sogo omi na lo ma gbadura si bo ba si ti mu omi na lo n pomi na we eni to ba n ri o a ma rerin si o ni awon to ba ni nkankan nu si o bo ba ti fomi adura we o ti pari niyan o mo wi pe won fe gba agbara eje Jesu Kristi lowo re nigba ton ba ti gbe omi igo abi omi garawa fun o oni tori be ka sora o odun tuntun la wa yi o wi pe ki a mo wi pe a ko gbodo rin ninu imo awon eniyan buburu o ni eni ti ko duro le ona awon elese a ke ba won duro a ke ba won soro ohun ti mo so ni wo pe a ke ba won wewe ki awon ma so fun a wi pe e baba se bayi ba ona ba se bayi o ni eni ti ko joko si ibo joko awon elegan ibo joko awon omuti ibo joko awon elegan ni ibo joko awon ti won je bo kaakiri awon ton ma n fi oro olorun se agalamasa ton ma so pe awon ko ri si oro olorun ibo joko elegan ni o ni awa ti a je omo olorun awa ti a je ni to n tele Jesu Kristi o ni a ko gbodo joko ni ibo joko awon elegan o ni sugbon didun inu re wa li ofin oluwa didun inu re wa li ofin oluwa didun inu wa gege bi onigbagbo ko si ninu agbere ko si ninu pasaga ko si ninu ko tun je pe alaale ni omo olorun lo ma tun ma wa eni to ni television kaakiri lo ma so pe on fe wo television on fe lo si le cinema on fe lo si lejo on fe ka iwe ton on fe ka iwe tibi iwe miran wa ti aworan wa to ma se fun awon elede yoruba to ma pa won lerin to awon isokuso to ma so ninu e awa ti a je onigbagbo didun inu wa koni si ninu iru nkan be oni sugbon didun inu re wa li ofin oluwa ati ninu ofin re li o nse asaro li osan ati li oru eni ti o ba je omo olorun oni lati ka oro olorun iba ase laaro iba ase losan iba ase ni asale ki a to sun oni eru eni be a ma se asaro ninu oro olorun a ma ka oro olorun a ma wo itumo oro olorun a ma gba emi olorun laye lati le ma tumo oro olorun fun kini ibukun ti o wa fun iru eni be wese iketa oni yo si dabi igi ti agbin se ti pa odo ti so eso re jade le akoko re ogo ni fun olorun o je mo ibukun wa fun eni ti o ba gba olorun gbo ibukun wa fun eni ti o ba je ti olorun oni yo dabi igi ti agbin adura mi fun o ni odun yi ni pe o dabi igi ti agbin si eti pa odo o ma so eso jade le akoko re ewe re ki yo re mi o gbo ki o se ami dara dara o aha o ye ke amo wi pe ibukun olorun ni yi ati bo sinu odun tuntun odun ibukun odun ayo odun asiki odun ipese olorun ibukun olorun ko ni fi wa sile o ni ewe re ki yo re o o ni ohunkohun to n se ninu odun yi o ma se dede bi o ba gboran si olorun lenu ṣugbọn o so fun ani ese ikerin awon eniyan buburu ko ri be ṣugbọn won dabi iyanbo ti afefe nfe lo nitori na awon eniyan buburu ki yo le duro ni idajo be le awon elese ki yo le duro li awojo awon olododo nitori oluwa mo ona awon olododo ṣugbọn ona awon eniyan buburu ni yo se gbe bi a ba gboran si olorun lenu bi a ba ko ese sile bi a ba je ki olorun ki o gba okan wa la bi a ba tun ba fun olorun bi a ba teri ba fun olorun bi a ba gboran si oro olorun bi a ba so fun olorun lodun yi wo pe nile ni lode ni ni igboro ni ikoko ni bi kibi a o ma gboran si oro olorun bi a ba bere ore ofe lowo olorun ti olorun se fun lori ofe ti a je ese sona ti a ko ise sile ti a gbe igbesi aye iwa mimo olorun so fun a wi pe odun yi yo je odun ibukun e je ki a didi duro e je ki a ba olorun soro e je ki a so fun olorun wi pe ore ofe lati gboran ore ofe lati se gege bi oro olorun ore ofe lati rin ye gege bi oro olorun ore ofe lati woso gege bi oro olorun ore ofe lati sin gege bi oro olorun ore ofe lati gbe igbesi aye wa gege bi oro olorun pe ki olorun ki o fun wa pe ki olorun ki o fun wa ki olorun ki o sanu fun wa ki olorun ki o gba okan wa la bi a ba ti ni igbala bi a ba ti ni igbala ki ani ki olorun ki o so okan wa di mo bi a ba ti ni iso di mo ki ani agbara emi olorun ki a gbadura we pe ore ofe lati gboran si gbogbo eko ti olorun ko wa ki olorun ki o fun wa odun yi bi a ba se be odun yi o je odun ibukun alaafia olorun yo se wa ni igbesi aye wa e je ki a didi duro e je ki a ba olorun soro ma kanju o so fun olorun wi pe o fe je ni ibukun bi o ba ti ni igbala bi ese ba wa ni igbesi aye re ko ese sile ko si ibukun ninu ese ko si alaafia ninu ese so fun olorun wi pe o fe je ti re titi o fe je ti re titi so fun olorun wi pe o fe je ni ibukun lodun yi o si fe je eni igbala ki ibukun olorun ki o le po ni igbesi aye re.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára jùlọ, a wá síwájú yín nísinsìnyí láti tẹ́tí sí ẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó bá wa sọ̀rọ̀, àti wípé ohun gbogbo tí ó jẹ́ ìdíwọ́ tàbí ìdènà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti ní òye ọ̀rọ̀ Ọlọ́run, àti láti jẹ́ kí ẹkàn kan wọ̀nyí sí ọkàn wa, ẹ bá wa mú àwọn ìdíwọ́ wọ̀nyí kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé gbogbo ọkàn tí ń rìn kiri, gbogbo ọkàn tí kìí lè dúró, tí kìí lè farabalẹ̀ láti ní òye ọ̀rọ̀ yín, ẹ bá wọn wí, ẹ mú wọn kúrò nínú wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa. Bí a ó ti máa ṣí ìwé mímọ́, ẹ là wá lójú, ẹ ṣe wá ní iyè, kí òye kí ó lè yé wa, kí a lè mọ bí a ti gbàdúrà, kí a lè mọ bí a ti wá ojú Ọlọ́run, kí a sì lè ní àwọn ohun àmúyẹ láti lè wà ní ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ pẹ̀lú yín ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé òwe orí kẹrin, ẹsẹ̀ 17, ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ ni orísun iyè. Ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, ìkànnà níbi a bá sọ wípé pa ọkàn rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀, láti inú àyà tàbí láti inú ọkàn ni orísun iyè. Lónìí a ń sọ̀rọ̀ lórí iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Ìwé òwe orí 17, ìwé òwe orí 17, ẹsẹ̀ 16, ọmọ mi, fi àyà rẹ fún mi, kí o sì jẹ́ kí ojú rẹ kí ó ní inú dídùn sí ọ̀nà mi. Àwọn ẹsẹ̀ méjì tí mo kà fún ọ yìí, wọ́n sọ̀rọ̀ nípa àyà, tàbí nípa ọkàn ènìyàn, tàbí nípa inú ènìyàn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ̀ wípé ọkàn wa ó ṣe iyebíye níwájú Ọlọ́run. Wọn kò mọ̀ wípé àwọn nǹkan tí a ń rò láti inú, àwọn ìṣe wa gbogbo ó ń wá láti inú. Àwọn ẹlòmíràn wọn kì í rò wípé a nílò iṣẹ́ ìyanu nínú ọkàn, nínú àyà ẹ̀dá. Wọ́n máa ń rò wípé bí a bá ti tọ́jú ìwà òde ara, ọ̀rọ̀ sísọ lẹ́nu, tàbí aṣọ wíwọ̀, tàbí ìrìn, bí a bá lè ṣe àkọ̀wé àwọn ohun tí àwọn ẹlòmíràn ń ṣe, bí a bá sì ti fi àwọn ìgbé ayé wa tí a ń rí lójúkojú, bí a bá ti fi wọ́n ṣètò, wọ́n rò wípé èyí ti tó. Àwọn oníwàásù pàápàá ọ̀pọ̀lọpọ̀ wọn, ó ṣeéṣe oníwàásù ní àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà káàkiri, ni wọ́n máa ń ṣe àṣìṣe yìí tí wọ́n máa ń rò wípé bí ẹnìkan bá ti ní ìwà ọmọlúàbí, wípé irú ìwà bẹ́ẹ̀ ó ti tó láì ní ìyípadà ọkàn, ìyípadà àyà. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run jẹ́ kó ní mọ̀ fún wa ni wípé ohun tí ó ṣe pàtàkì níwájú òun, òun ni bí ọkàn wa ti rí, òun ni bí àyà wa ti rí, àti wípé a ti ní iṣẹ́ ìyanu ti ìyípadà ọkàn, ti ìyípadà àyà. Bí kìí bá ṣe bẹ́ẹ̀, a ó rí wípé gbogbo ohun tí a ń ṣe kò ní lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Nínú òwe tí mo kà fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, orí kẹrin, ẹsẹ̀ 17, ni ó fi ohun sọ wípé ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, pa ọkàn rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ wá ni orísun iyè. Èyí jẹ́ wípé gbogbo ohun tí a ń ṣe nínú wa, gbogbo ohun tí a ń ṣe ní ìgbésí ayé wa, wọ́n ń wá láti inú ọkàn. Èyí ni Jésù Kristì ń sọ nínú Matthew 12, Matthew 12.

0: kẹnikẹni ki o tẹramọ ìsìn ọlọrun láì gba àdúrà àgbàyọrí sí ìgbàlà sí ìyípadà ọkàn tàbí ẹlòmíràn bí wọn bá fẹ gbéyàwó wọn máa wo irú aṣọ tí àwọn ẹlòmíràn wọ wípé ọkùnrin yìí ojoojúmọ ló wà ní ìmọtótó ojoojúmọ ló dàbí ẹni ó dàbí ẹni pé ẹni yìí ó rí nǹkan jẹ ó sì ṣẹkù nítorí bẹẹ wọn a máa rò wípé irú ẹni bẹẹ ni àwọn fẹ ní lọkọ tàbí kí wọn rò wípé ó jẹ olú ẹni tó ń ṣòwò ẹni tó ń rìn káàkiri bó bá ti ń lọ sí ìlú àwọn haúsá tó lọ ń kó bóyá ẹpà tàbí epo ló ń kó wá sí ìsàlẹ̀ níhìn-ín bẹ́ẹ̀ náà ló ń lọ sí ìlú àwọn ibo bóyá iṣu ló fẹ́ lọ rà ni bóyá nǹkan míì bó ti ń lọ ló ń dé aṣọ tó sì ń wọ̀ bó ṣe ń náwó irú mọ́tò tó ń lò àwọn ẹlòmíà máa rò wípé bí a bá ní irú ẹni báyìí lọ́kọ bí a bá lè gbé irú ẹni báyìí sílé ó dàbí ẹni pé nǹkan yóò dẹ̀ wá lọ́rùn ohun tí ò yé wọn ni wípé ìwà rere kò tí inú owó wá ìwà rere kò tí inú ti gbajúmọ̀ wá ìwà rere kò tí inú ẹ̀sìn wá ìwà rere ó máa ń tinú ìyípadà ọkàn wá ẹni a fi máa ń tẹ̀mọ́ni létí níhìn wípé bí a bá dé inú ìjọ ohun tí a kọ́kọ́ ní láti ṣe ni wípé kí a gbàdúrà sí ọlọ́run kí a ní ìyípadà ọkàn tàbí bí a bá fẹ́ gbéyàwó ohun tí a ní láti ṣe ni wípé kí a gbàdúrà sí ọlọ́run ọlọ́run nìkan ṣoṣo ló mọ ọkàn ènìyàn ìwọ fúnra rẹ gẹ́gẹ́ bí ènìyàn o kò lè mọ kí ló wà nínú ọkàn ẹnikẹ́ni yẹ kí a wo Samueli kínní orí 16 ẹsẹ̀ 7 Samueli kínní orí 16 ẹsẹ̀ 7 ṣùgbọ́n Olúwa wí fún Samueli pé má ṣe wo ojú rẹ̀ má ṣe wo ìrísí rẹ̀ ni ohun tí a ń sọ níhìn-ín tàbí gíga rẹ̀ nítorí pé èmi kọ̀ ọ́ nítorí tí Olúwa kì í wò bí ènìyàn ti í wò ènìyàn máa wo ojú ènìyàn máa wo ìrísí tàbí gíga tàbí bí ènìyàn ṣe wọṣọ tàbí bí ènìyàn ṣe lókìkí tó ṣùgbọ́n Olúwa a máa wo ọkàn ọkàn yìí gan la ń sọ nípa rẹ̀ wípé àwọn tí kò mọ ọlọ́run wọn kò ní ìyípadà ọkàn àti wípé èrò inú wọn kìkì ibi ni lójoojúmọ́ nínú ìwé oníwàásù orí 9 ẹsẹ̀ 7 oníwàásù orí 9 ẹsẹ̀ 7 èyí ni ibi nínú ohun gbogbo tí a ń ṣe lábẹ́ oòrùn pé iṣẹ́ kan náà ni sí gbogbo wọn àti pẹ̀lú àyà ọmọ ènìyàn kún fún ibi ìsinwi ń bẹ nínú wọn nígbà tí wọ́n wà láyé àtìlẹ́yìn èyí ni wọn a lọ sọ́dọ̀ àwọn òkú ó yẹ kí òye yé wa níhìn-ín ohun kan náà ni ọ̀rọ̀ ọlọ́run ni ó ń tẹnumọ́ fún wa wípé àyà ọmọ ènìyàn kún fún ibi bí a bá sọ wípé ìgò kún fún omi ó jẹ́ wípé ó ti kún tó bẹ́ẹ̀ tí a kò lè fi ohun mìíràn sínú ìgò yìí bí a bá sọ wípé abọ́ ó kún fún omi tàbí ó kún fún epo èyí jẹ́ wípé a kò lè fi nǹkan mìíràn sínú rẹ̀ ó ní àyà ọmọ ènìyàn ó kún fún ibi a fi ṣe àpèjúwe gẹ́gẹ́ bí abọ́ tàbí gẹ́gẹ́ bí garawa wípé ibi nìkan ṣoṣo ni ó wà nínú garawa yìí bákan náà àyà ọmọ ènìyàn bákan náà ọkàn ọmọ ènìyàn ó kún fún ibi ó wá ń sọ fún wa wípé ìsinwi ìwà ibi ni ó wà nínú wọn nígbà tí wọ́n wà lé ayé onílẹ́yìn náà wọ́n a kó wọn lọ sí ipò òkú nínú ẹ̀ṣẹ̀ wọn nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé bí ọlọ́run kò bá tí ì yí ọkàn wa padà ó jẹ́ wípé nínú ọkàn wa lọ́hùn-ún ibi nìkan ni ó wà nínú rẹ̀ èyí ni a fi máa ń jẹ́ kí ó yé ni wípé bí a bá pe ènìyàn wá sínú ìjọ kì í ṣe wípé kí a sọ wípé mo ti kúrò ní ìjọ ṣẹlẹ̀ mo ti wá ń wá sí dípà èyí ni kò tí ì fún ọ ní ìyípadà èyí ni jẹ́ wípé o kúrò láti inú ìjọ kan o bọ́ sínú ìjọ mìíràn bí o bá ti dé ìhín bí o bá fẹ́ jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú olúwa kì í ṣe wípé o fi aṣọ funfun nìkan sílẹ̀ tàbí o fi àìwọ bàtà nìkan sílẹ̀. Ó fi tàbẹ́là àti túwàrí sísun nìkan ó fi sílẹ̀. Èyí ní ṣe pàtàkì ṣùgbọ́n kò tó. A ní láti wá síwájú Olúwa kí a sọ fún Ọlọ́run wípé ọkàn ibi ni a gbé káàkiri. A sì ń fẹ́ kí Ọlọ́run kí ó ṣe ìyípadà àyà, ìyípadà ọkàn fún wa, kí a ba lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú rẹ̀. Èyí ni ó ṣe pàtàkì, èyí ni a ní láti bójútó, tàbí ó ṣe é ṣe kí ó jẹ́ wípé a ti jẹ́ ẹni tí ó ń ka Bíbélì tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a sì ti jẹ́ ẹni tí ó mọ Bíbélì, kì í ṣe wípé ó kàn yẹ kí a mọ Bíbélì sí àkàsórí. Bí a bá ti dé ìhín, bẹ́ẹ̀ ni a láti máa gbàdúrà fún ìyípadà ọkàn, ìyípadà àyà, nítorí èyí ni Ọlọ́run retí kí a ba lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú rẹ̀. Bí a tilẹ̀ ń wá sí ilé ìsìn, bí a tilẹ̀ ń ka Bíbélì, bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó jáfáfá nínú iṣẹ́ ìsìn, bí a tilẹ̀ ń lọ sí ìdàpọ̀ ojúlé, bí a tilẹ̀ ń káàkiri láti ṣe ìjẹ́rìí ọkàn, bí kìí bá ṣe wípé a ti gbàdúrà tí ó dáni lójú, tí ẹ̀mí Ọlọ́run sì ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a ti di ọmọ Ọlọ́run, wípé a ti ní ìyípadà ọkàn. Bí kìí bá ṣe pé a ti ṣe bẹ́ẹ̀, gbogbo ohun tí a ń ṣe yóò jẹ́ òfo àti ohun tí kò lérè níwájú Olúwa. Ọlọ́run ní láti yí ọkàn wa padà, nítorí wípé ọkàn ènìyàn ó jẹ́ ohun tí ó burú jáì. Nínú Máàkù orí keje láti ẹsẹ̀ ìkọkànlélógún, Máàkù orí keje ẹsẹ̀ ìkọkànlélógún, nítorí láti inú, èyí ni láti ọkàn, láti inú ọkàn ènìyàn ní ìrò búburú tí jáde wá, panṣágà, àgbèrè, ìpànìyàn, olè, ojúkòkòrò, ìwà búburú, ìtànjẹ, wọ̀bìà, ojú búburú, ìsọ̀rọ̀ òdì, ìgbéraga, ìwèrè, láti inú wá ní gbogbo nǹkan búburú wọ̀nyí tí jáde, wọ́n á sì sọ ènìyàn di aláìmọ́. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé àwọn ohun tí a ń ṣe, bíi wípé à ń fún àwọn alágbè lówó, tàbí à ń ṣe àwọn nǹkan mìíràn bí ìwà ọmọlúwàbí, èyí kò yí ipò tí ọkàn ẹ̀dá tí ó wà, èyí kò yí padà. Ohun tí a ní láti ṣe ni wípé kí a ké pe Ọlọ́run. Ohun tí a ní láti ṣe ni wípé kí a jẹ́ kí agbára Ọlọ́run, oore ọ̀fẹ́ látòkè wá, kí a jẹ́ kí ìwẹ̀ ìnùmọ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọnú ọkàn wa, kí ó yí wa padà, kí ó mú kí ipò tí ọkàn wa wà kí ó wá sí ìyípadà. Ní ìgbà mìíràn ni a máa ń rò wípé bí ènìyàn bá ní ìwà ọmọlúwàbí, tí ìwà rẹ̀ tí ó dàbí ẹni wípé ó dára lójú ènìyàn, a máa ń rò wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti jẹ́ ẹni ìgbàlà. Láì ní ẹ̀rí tàbí ìrírí ìyípadà ọkàn, èyí jẹ́ àṣìṣe púpọ̀. Ó yẹ kí ó yé wa wípé bí kìí bá ṣe wípé Ọlọ́run fún ara rẹ̀ ni ó yí wa padà, síbẹ̀síbẹ̀ a ó jẹ́ ẹni tí kò mọ eléèrí níwájú Olúwa. Àwọn èrò inú ọkàn wa, àwọn ìpinnu wa, àti àwọn nǹkan tí à ń lépa yóò jẹ́ ibi níwájú Ọlọ́run. Èyí ni Ọlọ́run fi sọ fún wa wípé ọkàn ọmọ ènìyàn ó jẹ́ ọkàn tí ó burú jáì, kò sí ẹni tí ó lè mọ́. Nínú Jeremiah orí 17, Jeremiah orí 17 ẹsẹ̀ ìkẹsàn-án, ọkàn ènìyàn kún fún ẹ̀tàn ju ohun gbogbo lọ, ó sì burú jáì, ta ni ó lè mọ́? Èmi Olúwa ní wá àwárí ọkàn ènìyàn, èmi ní dán inú wò, àní láti fi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀ àti gẹ́gẹ́ bí èso iṣẹ́ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, èyí ni àpẹẹrẹ tàbí àpèjúwe tí Ọlọ́run fún wa gẹ́gẹ́ bí ọkàn ènìyàn ti rí. Ohun tí ó sì ṣe pàtàkì ni wípé a ní láti ní ìyípadà ọkàn. Bí kìí bá ṣe pé ìyípadà ọkàn yìí wá, a kò ní lè ní ojú rere níwájú Olúwa, a kò ní lè bá Ọlọ́run rìn. Nítorí pé àwọn àpèjúwe tí Bíbélì ṣe nípa ọkàn ni wípé ọkàn ènìyàn ó jẹ́ bí ọkàn tí ó le gẹ́gẹ́ bí òkúta, ó ní ọkàn wọn le bí òkúta adamantì, ó sì jẹ́ ọkàn ìgbéraga, ó jẹ́ ọkàn ìwà búburú, ó jẹ́ ọkàn aláròṣe ohun búburú, ó jẹ́ ẹni tí ó jẹ́ wípé wọ́n jẹ́ alágídí, eje wi pe o dabi eni wi pe tinu mi ni wo se o po fun won elomiran bi a ba ka oro olorun bi a ba wewe nipa oro olorun bi a ba se apejuwe ti a ka ti a se itumo re sugbon a so wi pe looto lo ye ohun ati ko lorin ati wa ni wasu ati gba aladura sugbon sibe sibe yo ma so wi pe ohun ti ohun yo se ohun ni ohun yo se sibe sibe okan won kun fun okunkun okan won kun fun agidi okan won kun fun itanje o si kun fun oju kokoro eyi ni olorun fi so fun awe pe o sese ki a ma wa sinu ijo o si sese ki a ma lo sinu ijo miran o sese ki a wa ni esin ti awon onigbagbo ti bibeli tabi ki a wa ninu awon esin miran sugbon bi a ko ba ni iyipada okan a ko ni le gbe pelu olowa a ko ni le ni irepo tabi idapo pelu olorun nitori okan wa ni olorun ma nwo o si mo gbogbo ohun ti o wa ninu okan wa o mo ipo ti okan wa wa o mo ete ati aba ti o nwa lati inu okan wa o mo awon ipinu ati awon ilana ti o nwa lati inu okan wa ni waju olowa eni ti a ko ba ti yi pada okan re o dabi ipo ku okan re o kun fun gede gede okan re o dabi orisun awon omi ti o je wi pe o ni oro ninu okan re o dabi ogun awon egungun awon oku tabi ki a so wi pe o dabi iyan gbe ile nibi ti awon ero buburu ti o tin jade wa se gafra fun mi lati lo ede yi ki o le yi o dara dara iru okan eni be o dabi ile idoti ti a ma yi agbe si iru okan eni be o dabi ibi ti o kun fun eri pupo o si dabi ibi ori atan ti a ma n dalenu si iru okan eni be o dabi iho awon eranko buburu awon ero buburu awon ipinu buburu ro awon nkan yi ki o gbe won yewo dara dara wi pe okan re o je ipoku ti a se sile ni waju olowa o je orisun omi buburu ti pani tabi ti gbe nkan miran majele sinu okan eniyan tabi sinu ara eniyan o je ogbun fun awon egungun oku o si je asale nibi ti awon ero buburu ti won tin je jade wa o je ile idoti o je ori atan o si je ibi ti awon ipinu awon ilana awon ero buburu ti won tin jade o se se ki enikeni ki o bo nkan won yi mole ki o ma je ki enikeni ki o mo sugbon gbogbo re patapata ni o sipaya ni waju olowa ninu Matthew ori ketalelogun Matthew ori ketalelogun nibe ni olorun ti nso ti o tin se alaye lati enu Jesu Christi ni kikun nipa iwa eniyan Matthew ori ketalelogun lati ese ikedogbon igbe ni fun yin eyin akowe ati farisi agabagebe nitori ti eyin fo ode ago ati awopo komo sugbon inu won kun fun ireje ati wobia nihi ni ati ri itanje awon elesin itanje awon elomiran ti won fi ijo dipa ti won fi boju elomiran o sese ki o rin bi omo olorun ni gboro elomiran o sese ki o soro bi omo olorun ni gboro elomiran o sese ki o woso bi omo olorun ni gboro sugbon Jesu Kristi so fun anihin wo pe opolopo awon eniyan wonyi won kun fun agabagebe nitori wi pe won fo ode agomo o dabi eni wi pe won je eni bi ti inu olorun o dabi eni wi pe won je eni ti rin dede o dabi eni pe won je eni ti soro dara dara sugbon ni inu won ninu okan won won kun fun ireje won kun fun obia wese iketadinlogbon igbe ni fun yin eyin akowe ati farisi agabagebe nitori ti eyin dabi iboji funfun ti o dara li ode sugbon ninu won kun fun egungun oku ati fun egbin gbogbo eyi ni olorun je ki o ye wa wi pe ani lati wo inu wa ki a gba imole ihinrere laaye lati tan sinu okan wa ki a si gba emi olorun laaye lati wa okan wa ri ki a mo wi pe bi a ti le je eni ti o dara lo de ara bi a ti le je eni ti o ma so wi pe fi ola fun olorun fi ogo fun olorun lo de a je eni ti o ma nwoso bi onigbagbo lo de a je eni ti nsoro bi onigbagbo lo de a je eni ti o ma lo si idapo oju ile eni ti ki pa eko bibeli je sugbon o so wi pe ni inu won kun fun egbin gbogbo ni ese ikeji din logbon ni o ti so wi pe gege be li eyin pelu farahan li ode bi olododo fun eniyan sugbon ninu ekun fun agabagebe ati ese eyi ni a fi ma nso wi pe bi a ba de inu ijo ke a ma fi ise isin pa wa lori ke a ma fi ise isin di wa lowo awon elomiran ti won je alakoso tabi adari oye ko ye won bi a ba ri enikan ti o ti de inu ijo lai gbo oro olorun yanju lai mo boya awon wonyi ni igbala tabi won ko ni igbala won ma so wi pe ah e se da po pelu awon osise an fe awon osise an fe awon ajire okan an fe awon ti o ma dari dapo oju ile je ki a fi won sile na je ki won ki o gbo oro olorun je ki emi olorun je ki o se awari okan won ki won ki o ba le ni igbala toto ki se be nikan awon elomiran ti won je bi adari o se ni laanu wepe awa ti a sese so di adari ni ijo awon elede yoruba teti sile dara dara a ki fun awon eniyan laaye lati gbadura dara dara eyi ko si dara be bi abati parisin o sese ki won ma so wepe a fe ri adari wa awon elede yoruba nisinsin ti a sese ni adari o ye ki a gbadun adari wa bi a ba fe ri oluso agutan bi a ba fe ri tibi bi a ba fe ri ton ki o le lana fun wa o ye ki a gbadura o ye ki a gbadura bi a ba tin pari isin eyi ki se pe ki a jade ki a lo ma ba ara wa soro nita ki a ma sefe nita bi a ba je eni ti o mura sile lati lo sorun bi a ba je eni ti o mura sile fun bibo Jesu Christi oro olorun yi ti a gbo o ye ki a mu lo si ori ekun wa o ye ki a gbadura agbayanju agbayori ki a mo wi pe a ti ba olorun soro a si ti ni iyipada okan nitooto ye ki o ye o adari se gafra fun mi ki n ba o soro se o mo wi pe tele tele opolopo wa ti a je adari ni elede yoruba nisinsin yi a je eni ti o n dari idapo oju ile tele tele ki se wi pe ati toto ni a fi so wa di adari ki se wi pe ati je nkankan ni a fi so wa di adari ki se wi pe ati ni gbogbo awon ebun orun ni igbese aye wa ni a fi so wa di adari o je anfani fun wa wi pe ki awa na ki a le se die bi awon nige si tin se die ki awa na ki a le se die sugbon awon miran won je ki nkan won yi won je ki o di won lowo bi a ba ti pari usin adari ki gbadura mo fun ara re adari ki gbadura mo lati le ni igbala toto lati le ni isodimo bi o ba ti ni isodimo abi o ro wi pe tori ati so di adari e je wi pe isodimo ti fomo bi a fomo abi oro wi pe tori pe a ti so di adari agbara ifikun ni emi mo olorun o ti fomo gege bi afomo rara o ye ki a mo wi pe ani lati gbadura ki se be nikan elomiran bi a ba ti setan mo fe lo wo awon ara idapo oju ile mi mo fe lo benwo mo fe lo wo lagbaja mo fe lo wo temedu o ni gbadura o ni woju olorun o ni gbadura agbayori titi o fi mo wi pe o ti ni iyipada okan bi awon elomiran bi won se nwa bi won se nlo niyi lai ni ifowokan oluwa iyipada atokewa ninu okan won o ma nro we pe igba ti a tin wa si ileesin igba ti a tin ka aka sori bibeli igba ti a tin ka bibeli lararo igba ti a ti je eni to nwa si ijo deeper life we pe o ti pari niyen nitori be bi Jesu ba de a nba lo si orun ni ko ri be ani lati ni iyipada iwo na ti ri ohun ti a ti se apejuwe gege bi okan omo eniyan gege bi o ti ri okan ti re gege bi o ti ri bi o ba gba emi olorun laaye lati tan imole ire sinu okan re o ri wipe awon nkan wonyi o je otito wo eko ti a ko loni ninu wa inu iwe mimo wo awon ti o ti tele Jesu wo Jacobo wo Johanu wo bi won ti wa wo nkan to n jade lati inu okan won wo oro ti won so lati enu jade wo oju kokoro wo iwa ipo ninu won wo bi won se nso pe ki awon ki o wa niyin ki awon ki o wa lohun te Jesu nso fun o pe ẹ̀yin ọmọ ẹ̀yìn báwo ni irú nǹkan wọ̀nyí tún ṣe wà lé ọkàn yín gbà tí àwọn mẹ́wàá tó kù gbà tí wọ́n gbọ́ wọ́n ní ìrunú èyí tí à ń sọ nìyí a lè máa sọ pé à ń tẹ̀lé Jésù a lè sọ wípé ajé ọmọ ẹ̀yìn wo àwọn èrò tí ó wà nínú ọkàn wa wo ìlépa tí ó wà nínú ọkàn wa wo ìgbéraga tí ó wà nínú ọkàn wa wo àwọn nǹkan mìíràn tí a kò gbọdọ̀ máa dárúkọ tí ó wà nínú ọkàn ọmọ ènìyàn tí a ní láti gbàdúrà lé lórí tí a ní láti sọ fún Ọlọ́run wípé Ọlọ́run yẹ̀ mí wò Ọlọ́run wá mi rí Ọlọ́run wá di mi Ọlọ́run wo inú ọkàn mi àwọn nǹkan bí ẹ̀gbin àwọn nǹkan bí ìwà búburú àwọn nǹkan tí kò ní lè bá ọ gbé àwọn nǹkan tí kò yẹ níwájú rẹ àwọn nǹkan tí ó sọ mí di aláìtọ́ aláìyẹ níwájú rẹ bá mi mú wọn kúrò èyí ni àdúrà tí a ní láti gbà kí a rí wípé a ti ní ìyípadà ní tòótọ́ ẹlòmíràn a máa sọ wípé òun fẹ́ lọ rí ẹni tèbí òun fẹ́ lọ rí ẹni tàn gbàdúrà sọ fún Ọlọ́run bá Ọlọ́run sọ̀rọ̀ àwọn ẹlòmíràn sì nìyí bí a bá ti ń gbàdúrà bóyá àwọn ò fẹ́ gbàdúrà ni a ó rí wípé ẹlòmíràn a máa fẹ́ kọjá a máa tọ́ wa wípé àdúrà yín náà ti pọ̀ jù mo fẹ́ kọjá o nínú ilé ìsìn a kì í ṣe bẹ́ẹ̀ tàbí ó ṣe é ṣe kí ó jẹ́ pé aṣọ́nà adènà ni ẹnìkan máa wá láti ìta mo fẹ́ rí màmá bisí mo fẹ́ rí arákùnrin báyìí báyìí ibi tí ẹni yìí ti ń gbàdúrà tí ó ti ń bá Ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú omijé pẹ̀lú ẹ̀dùn ọkàn wípé òun fẹ́ ìyípadà ọkàn òun fẹ́ kí Ọlọ́run kí ó wá kọ ọkàn ní ilà òun fẹ́ kí Ọlọ́run kí ó wá yí òun padà ibẹ̀ ni ẹni tí ó jẹ́ aṣọ́nà adènà ni ó máa ti wá lu ẹni tí ó ń gbàdúrà wọ́n bèrè ẹ o èèyàn ń bá ọba ọ̀run sọ̀rọ̀ èèyàn bá olúwa olùgbàlà sọ̀rọ̀ èèyàn múra sílẹ̀ láti lè jẹ́ ẹni pípé ẹni yíyẹ níwájú Ọlọ́run àwa tí a tún jẹ́ adènà nínú ìjọ àwa ni a ń dí wọn lọ́wọ́ tí a kò jẹ́ kí wọn kí ó gbàdúrà ó ṣeéṣe kí ó jẹ́ wípé adarí tí ó mọ Ọlọ́run adarí tí ó mọ bí ó ṣe ṣe pàtàkì tó láti bá Ọlọ́run sọ̀rọ̀ bí a bá ti wàásù báyìí tán tí ó ti dúró níwájú wa nígbà tí a ń bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbà tí a bá ti parí ìwàásù òun pàápàá á kúnlẹ̀ á bẹ̀ sí ní gbàdúrà á bẹ̀ sí ó ṣe é ṣe pẹ̀lú omijé ó ṣe é ṣe kí ó máa gbàdúrà sókè ó ṣe é ṣe kí ó máa sọ fún Ọlọ́run Ọlọ́run sáà ṣe iṣẹ́ ìyípadà pátápátá Ọlọ́run sáà ṣàánú fún mi gbogbo nǹkan tó wà nínú ọkàn mi ní ìsàlẹ̀ ọkàn mi àti etí mi ò mọ̀ jẹ́ kí ẹ̀mí Ọlọ́run jẹ́ kí ó hu wọn jáde kí n bá lè jẹ́ ẹni tí ó jẹ́ ẹ̀tẹ́ ọgbà níwájú rẹ bí ẹni yìí ti ń gbàdúrà bẹ́ẹ̀ ni aṣọ́nà kan yóò wá tọ pẹ́pẹ́ ni yóò sọ pé wọ́n bèrè yín o a ò ní jẹ́ kí wọn kí ó múra sílẹ̀ fún ọ̀run a ò ní jẹ́ kí wọn kí ó gbàdúrà ní ọdún tí ó kọjá ni mo ṣàlàyé dáradára ni mo sì fi lélẹ̀ wípé a kò gbọdọ̀ dí ẹnikẹ́ni lọ́wọ́ nínú àdúrà àti pé bí a bá ti parí ìsìn a kì í tún ṣe ìpàdé mìíràn ìpàdé ìdákọ́ńkọ́ kan yálà lẹ́yìn ìjọ tàbí ní ìta a kì í ṣe ìpàdé kankan bí o bá ti gbàdúrà tán pẹ̀lú orin ọ̀fẹ́ tí Ọlọ́run fún ọ pẹ̀lú iṣẹ́ ìyanu tó ṣe nínú ọkàn rẹ pẹ̀lú ìyípadà tí ó fún ọ kí o máa lọ sílé jẹ́ẹ́jẹ́ kí o má ṣe jẹ́ kí ẹnikẹ́ni àbí ohunkóhun kí ó dí ọ lọ́wọ́ ẹ jẹ́ kí a wo ìyípadà ọkàn ọmọ ènìyàn jẹ́ kí a wò ó láti inú Samuel kínní kí a wò ó wípé Ọlọ́run nìkan ṣoṣo ni ó lè ṣe iṣẹ́ ìyípadà nínú ọkàn ọmọ ènìyàn nínú Samuel kínní orí kẹwàá ẹsẹ̀ ìkẹsàn-án ó sì rí bẹ́ẹ̀ pé nígbà tí ó yí ẹ̀yìn rẹ̀ padà láti lọ kúrò lọ́dọ̀ Samuel Ọlọ́run sì fún un ní ọkàn mìíràn gbogbo àmì wọn ni sì ṣe lé ọjọ́ náà à ń sọ nípa Saulu ó jẹ́ ẹni tí ó ga tó síngbọnlẹ̀ ó jẹ́ ẹni tí ó dàbí ẹni pé ní gbogbo Ísíráélì ó tayọ gbogbo wọn ṣùgbọ́n kò ní ìyípadà ọkàn nítòótọ́ ó jẹ́ ọmọ Ísíráélì pàápàá ó mọ òfin gẹ́gẹ́ bí ọmọ Ísíráélì ẹni tí a kọ́ ni ẹni tí a tilẹ̀ lè sọ wípé ó ń ṣe ìgbọràn sí àwọn òbí rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ohun rere tí a lè sọ nípa ti Saulu ó sì ń fẹ́ ìyípadà ọkàn nígbà tí ó bá Samueli pàdé Samueli pàápàá tí ó jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run Samueli pàápàá tí ó jẹ́ ẹni tí ó ti ń bá Ọlọ́run rìn fún ìgbà pípẹ́ nígbà yìí gan-an ni a rí pé bí ẹni yìí ti yí padà gbà tí wọ́n ti sọ̀rọ̀ tán bẹ́ẹ̀ ni Ọlọ́run fún lí ọkàn mìíràn èyí ni a ń sọ ó ṣeéṣe níbi tí o ti ń bọ̀ tẹ́lẹ̀ kí o ti jẹ́ ọmọlúàbí ó ṣeéṣe níbi tí o ti ń bọ̀ tẹ́lẹ̀ kí o ti jẹ́ ẹni tí ó ní ẹ̀kọ́ díẹ̀díẹ̀ ó ṣeéṣe níbi tí o ti ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti ń ka bíbélì ìwọ pàápàá o ti ń bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀ nínú bíbélì ṣùgbọ́n nísinsìnyí o wá síhìn-ín imole ihirere o tun mole ju be lo si oju re ori wi pe iwa re ilepa re iro inu re awon ipinu re awon nkan ti o nje lati inu okan re awon oro ti o nso lati enu ori pe awon nkan won yi won wa lati inu okan ti ko ti ni yi pada patapata nitori be o wa so ojo olorun wi pe okan miran iru e ti o fun ogbeni yi okan miran iru e ti o fun awon ti o wa ninu bibeli okan miran iru e ti o fun ma ta awon elomiran lore ni aye esinsin yi wa fi fun mi adura ti ani lati gba niyi je ki a wo ni dafidi orin dafidi ori kokan le la dota orin dafidi ori kokan le la dota lati ese ikeje fi ewe isopu for me emi o si mo we mi emi o si fun ju egbo wulo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo tin run ki o le ma yo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o si nu gbogbo aise dede mi nu kuro daya titun sinu mi olorun olorun nikan lo le se daya titun sinu mi olorun ki o se tun okan diduro sinsin se sinu mi nihi ni a ri pe okunrin yi o n gbadura bi dafidi bi o ba je awon elomiran loni a o ri we pe won a ma bo ese won mole nitori awon gbajumo ki fe jewo ese won ni gbangba nitori awon omowe won ki fe jewo ese won ni gbangba nitori awon olowo awon oba awon boro kini won ki fe jewo ese won ni gbangba nitori awon ti o dabi eni pe won je igba ojumo won ki fe jewo ese won ni gbangba sugbon nihin ni emi olorun ni o lu dafidi ni o kan aya je ki aran ti wo pe ese yi papa o pe die ti o ti da o je ese agbere bi o ba je eni to nka bibeli daadara o si ti da ese yi o ti bo mole nitori o ti pa oko obirin yi ni ogun awon eniyan ko si mo pe nkan kan ti se tabi nkan kan lo bi okun bi dafidi bi o ti se nkan ti o bo mole gba ti o ju bi osu mesan ni natani ni o wa ba dafidi gege bi oba o soro fun dafidi ko lo wakati kan tabi wakati meji o pa owe kekere kan o pa fun dafidi dafidi gege bi oba gege bi onidajo o se idajo wipe eni ti o seru nkan be bayi ni nkan to lati sele si ni natani wa so wipe iwo na gan ni oba ko si gba ni iseju popo o so wipe ni toto mo ti dese ni o be si ni gbadura elomiran ani lati wasu osu meta ki o to ye pada elomiran ani lati wasu odun kan gbako ki o to ronuku ada sugbon oba yi gege bi natani ti wa ti o so fun pe oba iwo ni elese na iwo ni apeyida na iwo ni eni ti o se ase mase na ti an soro nipa re be ni o be si ni jewo gere ti o ti gbo iwasu yi tan ko so wi pe mo ti jewo fun natani natani papa ti je ki o ye mi o ti je ki o da mi loju wipe idariji wa lodo olorun ki o si be ni se bi ise oba ki o ma se lo bi natani bi o ti lo tan be ni dafi lo kuro lori oye be lo kuro lori aga elomiran bi o ba de se agbere a ma duro ki alufa ki o wa yo n kuro lori oye a ma duro ki alufa ki o wa so wipe lo gbadura die na o lo so fun olorun igbala to ti sonu lo wa awari igbala na a ma duro ki a so be natani o so fun dafidi wipe kuro lori oye o awon to n to ti won fe idajo madam ma se nkan kan lo gbadura ni so fun ara re lo mo wipe iru ipo ti o n wa ki se ipo ni idajo mo o je ipo elese o be si ni gbadura wo lati ese kini o ni olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro o mo wipe ohun ti je elese elomiran ma so wipe baba ti ni igbala ati ni igbala titi lailai niyan bi mo se so fun o tele tele elomiran ma ro pe bi aba ti je omo olorun ati je omo olorun titi lailai niyan wipe igbala ta ti ni oruko wa ti o ti wa ninu iwe iye wipe bi ati le dese iba se agbere iba se ole wipe ohun ta le padanu ni pe o se se ki a padanu ire wa niwaju olorun sugbon omo ti ati je a o ma je omo titi lailai dafidi oro be dafidi so pe olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro ranti pe oba ni dafidi oba ti an so nipa re o koja adari ekun o koja adari agbegbe oba ti an so nipa re o koja awon alufa kekeke ti an rin loni iso awon alufa miran won ko ni le je wosan gba ton ba ti ri pe won so sinu ose adari miran ko ni le je wose re ni waju olorun ki o gbadura pelu omi je kikoro ki o so fun olorun wi pe o nfe ni iyi pada okan to to sugbon wo dafidi o be sini kepe olowa o ni olorun sanu fun mi sanu fun mi gege bi isoyin fe re gege bi ironu opo anu re nu ire koja aminu kuro o mo wi pe o nti re ofin olorun koja o mo wi pe o nti se asemase o mo wi pe o nti dese o ni wemi li awemo kuro ninu aise dede mi ki o se wemi nu kuro ninu ese mi ko ma se fefe ninu ese ko ma so wi pe obirin yen na ni o we ni bi to da obirin na ni o fi ara e sile obirin na lo on lo komi lese ki se ejo mi eni yi lo je bi ko so be ko ti le daruko obirin yi wo pe on lo ko un lese o san so wi pe ohun le lese ohun le lebi ohun ni ohun ni aise dede o ni ki oluwa ki o we ohun le awe mo kuro ninu aise dede ohun ki o we ohun kuro ninu ese ohun nitori ti mo jewo ire koja mi ni igba gbogbo le ese mi sin be le waju re iwo iwo nikan soso ni mo se si ti mo si se buburu yi ni waju re ki a le da olare ni igba ti iwo ba nsoro ki ara re ki o le mo ni igba ti iwo ba nse idajo ki yesi ninu aise dede le agbe bi mi ye ki n beere lowo re tani oba ti o le rele to bayi loni tani ijoye ti o le rele to bayi loni tani omowe awon ti o ti lo si university awon akeko ati awon oluko ni university ti o le rele to bayi we pe ninu aise dede le agbe bi mi tani awon olaju loni awon gbajumo loni ti o le rele ni waju oluwa bi ke ba se we pe ani rele bayi lati jewo ni waju oluwa a ki yo le ni igbala to to ati yi pada okan kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi kiyesi iwo fe otito ni inu ati ni ha ikoko ni iwo mu mi mo ogbon fi ewe soap for me emi o si mo oni nisinsin mo je ileri ninu okan ninu aya ni inu mi oni we mi emi o si funju egbon owu lo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o sinu gbogbo aise dede mi nu kuro da aya titun sinu mi olorun o so fun olorun we pe ise olorun ni yi we pe oba ko le ni iyipada fun ara re la je pe olorun fun ni iyipada wi pe ijoye omowe tabi eni to ti lo si ile iwe giga tabi eni keni tabi olowo tabi olaju kan tabi gbajumo kan ko le ni iyipada okan fun ara re bi ki ba se wi pe olorun fun ni iyipada aya wi pe iba se elesin elesin ni bi kibi o le ni iyipada fun ara re bi ki ba se wi pe olorun fun ara re o fun ni iyipada aya o ni da aya titun sinu mi olorun ki o si tun okan diduro seseese sinu mi o ye ki a lo ba olorun soro o ye ki a lo gbadura o ye ki a wo oju olorun loni ki a ma se je ki ohunkohun ki o di wa lowo elomiran bi a ba ti pari isin a ma kanju lole e mo fe lo wanje a ma kanju lole mo fe lo se ti mo fe lo se tohun gbadura so fun olorun wi pe iyipada okan yi o nfe ni toto dede duro tabi ki o kunle ki o so fun olorun ki o so fun olorun pelu edun okan pelu omije pelu okan ti a faya o ni ki se aso yin ni ki e faya sugbon ki e fa okan yin ya ki e wo oju oluwa e gbogbo awon ese ti o ti fara pamo ni ikoko okan re ki o so fun olorun wi pe o n fe di atunbi o n fe ni iyipada atunbi ti o fun ni iyipada ki se atunbi ti o je etewogba ni iwaju oluwa atunbi ti a ri wipe oro buburu o si je lati inu okan wa irubu lati inu okan wa ise bubu lati inu okan wa irin bubu lati inu okan wa ija aso aran kan odi ninu okan lati inu okan wa eyi ki se iyipada tooto o ye ki a so fun olorun wipe a n fe iyipada to gbogbo wa ni a lati gbadura gbogbo ni a lati gbadura ati omode ati agba ati eni ti o sese wa sinu ijo ati awa ti a ti n wa tele tele ma se je ki enikeni ki o di olowo gbogbo wa ni a lati gbadura ni a lati ba olorun soro wipe iyipada yi a n fe ninu okan wa iyipada okan iyipada aya eyi ni a pe ni igbala tooto ki olorun ki o so wa di omo ki o yi ise wa pada ki o yi ohun gbogbo ti a n se pada so fun olorun wipe o n fe iyipada o fe aya titun o fe okan tuntun bi ba gbadura olorun pelu emi re yo ba o jeri ninu okan re we pe o ti di omo olorun kun le lati gbadura tabi ki o di duro lati gbadura so fun olorun ki o se gbadura titi a o fi jeri ninu okan re we pe iye pada yi to to opo ti de
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Eje ki agbadura. Olorun alaanu, atun wa siwaju yin nisisiyi lati gbo oro yin abebe wi pe ika owo yin fun ara yin yo ko awon oro won yi si wa le okan ni oruko Jesu anbe yin wi pe emi ti ma mu ni sun tabi ti ma mu ni togbe lasiko ti an ka oro Olorun ti en fi ran orun han ni anbe be wi pe iru emi be e le won jade loruko Jesu e je ki oro yi bi a tin gbo bi a tin gba bi a tin duro le lori bi a tin fe lati se ki o mu yi pada otun wa si igbese aye olukuluko wa loruko Jesu adupe pe e ti gbo e la wa loju lati ri ohun ijile ninu oro yin e pa wa sumo odo ara yin ni oruko Jesu Kristi Oluwa wa e je ki a si bibeli wa si Matthew ori ketala ese ikeji dini ogoji oko le aye irugbin rere le awon omo ijoba epo si le awon eni boboro ni irugbin rere le awon omo ijoba loni anfe soro nipa omo ijoba olorun omo ijoba olorun tabi ijoba orun ikana ni awon elomiran bi e ba nso nipa omo ijoba orun tabi omo olorun ki ye won won ma ro we pe bi abaje eni ti ati sami fun lati kekere bi abaje eni ti ati so ni oruko kristiani oruko awon onigbagbo tabi eni ti ati ma mu lo si ile eko ojo isimi lati kekere tabi omo ti ati ka bibeli fun lati kekere tabi bi a ba wa lati awon ti a ma n pe ni agbole igbagbo to je wi pe loro kutukutu baba alago asiko gbo ajo pe a ka bibeli a ma ro pe nitori be a je omo olorun sugbon bibeli je ko ye wa eni ti se omo olorun tabi eni ti ki se omo olorun awon elomiran won ma nro wi pe omo luwabi ati omo olorun wi pe ikan na ni bi abari eni to rin jeje eni to soro jeje eni to lawo eni to ma saanu awon alagbe eni ti o dabi eni pe ki nikan jeun a ma pe awon elomiran lati pin ninu awon ohun ti o ni a ma nro wi pe iru awon be won je omo olorun tabi a ma nro wi pe awon ti won lo si ile isin o seese ko je ile isin awon ti won ka bibeli tabi awon ti won ju bibeli sile ti won gbe nkan miran lowo ninu esin won tabi eni ti n gbadura eni ti n gbawe tabi eni to tile je wi pe o je osise ni awon eleya meya ijo a ma ro wi pe iru awon eniyan be wi pe won ti di omo olorun sugbon bibeli ni amona atoka lati je ki a mo wi pe eni bayi ni a n pe ni omo olorun tabi eni bayi ni ki se omo olorun sugbon nibi ti mo ti ka fun o so fun a wi pe awon kan wa ti a pe ni irugbin rere awon kan wa ti a ti so di rere nipa ori ofe ti a ti so di rere nipa ewe inumo eje Jesu Christi awon kan wa ti a ti yi won pada ti won ti di rere ti a ti mu nkan ti o je wi pe eda abinibi to je ki a hu iwa ti ko dara ti a ti mu kuro awon wonyi le a pe ni omo orun omo ijoba orun ki eko yi ki o le ye wa dara dara mo pin si ona meta ona kini omo olorun awon wo ni bibeli pe ni omo olorun ikeji omo ninu agbole igbagbo o ye ki a mo wi pe bibeli fi ye wa wi pe awon kan wa ti won je omo ninu agbole igbagbo iketa ifaraji ati ifara eni rubo awon omo olorun eni ti o ba je omo olorun ni toto ki soro mo a ma nri ni igbese aye won a ma nri igboran won a ma nri ifara eni rubo won a ma nri ijolo oto won ati ifaraji ti won ni ninu ijoba olorun wo lati akori kini awon wo ni omo olorun wo orin dafidi orin dafidi ori keta le ni 80 ese ikejila ati ese iketala bi ila orun ti jina si iwo orun be li o mu ire koja wa jina kuro lodo wa bi baba ti se iyonu si awon omo be li oluwa nse iyonu si awon ti o beru re ese meji ti mo ka fun yi o dabi awon ese ti o kuru popo sugbon won je awon ese ti o kun fun ijile itumo be a ba nso nipa ore ofe olorun anu olorun idariji olorun be a ba nso nipa ore ofe ti nso wa di omo olorun lakoko o so fun wa wi pe ki a to le di omo olorun olorun ni se nkan kan nipa ese ati ire koja ti o wa ni igbese aye wa mo mo wi pe bi o ba je eni ti nka bibeli o mo wi pe ohun ti o ya wa ya olorun ni ese ti o wa ni igbese aye wa nitori olorun wa ni oke a wa ni isale ohun to wa laarin eni to wa loke ati eni to wa ni isale ohun ni ese ti o je idena tabi idabo laarin wa tabi ke a so wi pe enikan wa lori oke ikan wa ninu ogbun ohun ti o ya wa nipa ohun ni ese ti o wa ni igbese aye wa ki a lo gege bi apere ni ede miran ohun wa ninu imole awa wa ninu okunkun nitori be idabo wa laarin olorun ati eniyan gba ti a ba mu idabo yi kuro ti a ba mu awon ese won yi kuro igba na gan ni a mo wi pe a di omo olorun o wa so fun wa wo lekan si ni ese ikejila bi ila orun ti jina si iwo orun be ni o mu ire koja wa jina kuro lodo wa bi o ba foju inu wo ohun ti a pe ni ila orun o je ibi ti orun ti yo laaro bi o ba foju wo o ba foju inu wo iwo orun o je ni asale nigba ti orun ba wo bi o ba wo lati ila orun si iwo orun o ri wi pe won jina sira won popo popo e je wi pe bi a ba mu nkan kan si iwo orun eni to wa ni ila orun ko le ri iru nkan be e ni onisamu fi wa wi pe je o je mo wi pe o sese ki olorun sanu fun wa ki olorun ki o we ire koja wa nu ki olorun ki o mu aise dede wa ire koja wa awon ese wa ki o mu jina si wa gege bi ila orun ti jina si iwo orun bi o ba je be o je wi pe awon ese won yi won ko si ni odo wa mo awon elomiran ojojumo ni won fi n je wo ese e je wi pe ese yi wa ninu won ese yi wa ninu ago won ese yi wa ni igbese aye won sugbon a so fun a wi pe bi a ba ti ni idariji olorun ti mu awon ese won yi kuro o ti mu ojina rere o dabi iwo orun bi o se jina si ila orun be ni a mu awon ire koja awon ejina kuro lodo wa eyi ni o fi ri wi pe ninu ijo wa nihin a ki fi ojojo isimi ojo aiko bayi ki a fi ma je wo ese a ki fi gbogbo ipade oju ile ka fi ma je wese a ki fi gbogbo akoko adura ki a fi ma je wese ki lo de nitori pe ati mo awon ese won yi ati mo jiran si wa o wa so fun ani ese iketala oni bi baba ti se iyonu si awon omo beeli oluwa nse iyonu si awon ti o beru re gbati o ba gbo oro olorun a mu iberu wo inu okan re iberu olorun iberu idajo olorun bi olorun ba tin so fun o wi pe ese o ma mu ijiya wa wi pe ese ma mu idajo wa bi o ba je eni ti o fe sumo olorun o ri wi pe bi olorun tin so fun o ti o nfi awon ese re han o be ni iberu wonu okan re iberu lo ma mu ologbadura iberu lo ma so mu o ke pe olorun wi pe olorun dariji mi olorun sanu fun mi olorun mu ese mi kuro olorun ma je ke awon ese won ki o je iparun mi oni bi o ba ti je eni to beru be eni to nwariri ni waju olorun nitori awon ese re oni yo mu ese won yi kuro yo dariji o idariji ni o so wa di omo olorun nitori be je ki o ye wi pe ki se gbogbo eni tin pe mi le oluwa oluwa ni o wo ijoba orun ki se gbogbo eni tin ki gbe pe oluwa oluwa ni a pe ni omo olorun kiki awon ti a ti dari ese won ji kiki awon ti a ti mu ire koja awon kuro kiki awon ti o je wi pe ese o tun ma joba ni igbese aye won mo awon ni a pe ni omo olorun bawo ni a se le segun ese bawo ni a se le bori ese iwe mimo je ki o ye wa galatia ori keta galatia ori keta lati ese ikejilelogun sugbon iwe mimo ti se gbogbo nkan ti se gbogbo nkan mo sabe ese ki a le fi ileri nipa igbagbo ninu Jesu Christi fun awon ti o gbagbo ohun ti a so fun anihin o je ohun ti a ti so fun ninu Rome ori keta bakan na we pe gbogbo eniyan le o sa ti se ti won si ti kuna ogo olorun eni a fi so pe iwe mimo ti se gbogbo nkan mo sabe ese we pe iba se funfun iba se dudu iba se kuruntu iba se omowe iba se awon ti won wa ni oko ni abule tabi awon ti won wa ni ilu oni gbogbo eniyan patapata le atifisi abese ti ese njoba ninu won ti ese njoba lori won oni sugbon a fi ileri pamo fun wa ninu igbagbo ninu Jesu Christi we pe bi a ba ke pe oluwa we pe a o gba wa la a o dariji wa a mu iyipada otun wa si igbesi aye wa wese ikerindinlogbon nitori pe omo olorun ni gbogbo yin nipa bawo nipa igbagbo ninu Kristi Jesu oni bi a se ndi omo olorun ni we pe gbati a ko ese sile gbati a ko isu sile gbati a ko okunkun ati ise okunkun sile gbati a ko awon ere koja wa gbati a ko won sile gbati a so fun olorun we pe ki o sanu fun wa we pe ki o wo ese wa nu ti a si fi oju igbagbo wo oke calvary bi a ko tile ri ni oju iyara sugbon ti a mo we pe a mo pe Jesu Christi ku fun wa gbati a ti ri Jesu Christi pelu igbagbo ti a ri pe o da o ta eje re sile fun wa oni nipa be nipa igbagbo ninu Jesu Christi a di omo olorun ninu Johanu ori kini Johanu ori kini lati ese ikewa oun si wa le aye nipase re li asif ti da aye aye ko si mo o to awon ti re wa awon ara ti re ko si gba sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ani awon na ti o gba oroko re gbo e je ki o ye wa wi pe gbati Jesu Christi wa ki se fun awon Jew nikan soso ni Jesu wa fun won ni o wa le aye nipase re le a si ti da aye aye ko si mo o se se ki o ti ba awon elomiran pade awon ojiyan awon ti won ma n tako oro olorun awon ti o je wi pe ninu iwa ailoye aikeko oro olorun o ma so wi pe jesu ko wa fun awon eniyan dudu wi pe esin borisha esin ibile esin abalaye wi pe eyi ni ni ti awa eniyan dudu wi pe awa ti atun lo gba esin christiani ti an ka bibeli wi pe ajeji esin ni fun eniyan dudu wi pe patapata ni gbogbo aye gbogbo eniyan dudu ni o ye ko ma borisha ṣugbọn oye ti oye won ni wi pe nipa jesu le ati da gbogbo aye ati nigeria ati africa ati alawo dudu ati alawo funfun wi pe nipa re le ati da ko si ohun kan ti a da leyin jesu christi nitori ba je ki o yi o ki o fi awon ojiyan awon eleke ki o fi won sile o wa so wi pe o to awon ti re wa awon ti re ko si gba o wa so fun ni ese kejila wi pe ṣugbọn iye awon ti o gba ibi kibi ti a ti le ri won iye awon ti o gba iba ase ni ile alawo dudu ni tabi awon alawo funfun iba ase awon jew iba ase awon keferi ibi kibi ti ibaje iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ko sese fun o lati di omo olorun lai gba jesu christi gbo awon elomiran ma nso wi pe kasa ti jolo oto ninu esin kesin ta ba wa iba ase esin igbagbo iba ase esin miran ohun ti olorun be lowo won ni pe ka won sa ti je olufokansin olooto wi pe awon mo wi pe ni ojo ikehin ati o ntele jesu ni o ati o ntele elomiran ni o wi pe gbogbo wa patapata la o lo si ijoba run ki se be o o ni awon ti o gba awon nikan le a fi agbara fun lati di omo olorun ani o tun tenumo awon ti o gba awon na ti o gba oruko re gbo nigba ti a ba ti je wose wa ti a ti ko sile eyi ni o mu wa di omo olorun e ni o mu wa di ajumo jogun pelu jesu christi wo ninu romu ori kejo romu ori kejo lati ese ikerinla nitori iye awon ti a nse amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun o sese ki o ti gbo eri awon elomiran nigba ti won wa ninu esin miran o sese ki won joko sori awo ki won si ma so fun olorun wi pe olorun fona han mi adura awon lojojumo ni pe olorun fona han mi pe bi ibi ti mo wa ti ki ba se ona ona ti mo rin ti ki ba se ona olorun sa fona han mi o sese ki awon wonyi ma mo ijile iru adura be ṣugbọn o ri wi pe lesese olorun a ma mu olo ka bibeli lesese emi olorun a ma lu won nikumo ese ti won da ni igbese aye won won sa ma so pe olorun fona han mi ti ti o fi to won si ona ihinrere awon won ti a se amona fun lati odo emi olorun ti a mu won wa sinu irere ti oye wa ye won nisinsin wi pe ko si igbala ninu elomiran afi ninu jesu christi nikan soso awon wonyi ni o di omo olorun nipa igbagbo nipa iwenumo ese won ati nipa pe ati dariji won wese kedogun nitori eyin ko tun gba emi eru lati ma beru mo ṣugbọn eyin ti gba emi isodomo eyin ti gba emi isodomo nipa yi ti awa fi nke pe aba baba bi ki ba se wi pe emi isodomo yi wi pe olorun fi ta wa lore a ki ba pade lopopo ona a ki ba pade ninu ahere a ki ba pade nibi ti won tin jo ti won tin korin ti won lago a ki ba pade nibi esin olorun fun ara re nigba ti o ba ri ogbe okan wa olorun fun ara re nigba ti o ba ri wi pe a n wa ojubo olorun a n fe ri olorun a n fe sin olorun oun lo ma fun ani emi isodomo bi o ba je eni ti olorun ti fi oye ese ye eni ti olorun ti je ki o kunle ki o gbadura ki o je wese ki o ko sile ti o si ri wi pe alaafia olorun ti de ti o ri wi pe isegun lori ese o ti de si igbese aye re o ri wi pe olorun se o ni olori re o fun o ni emi isodomo je ki o ye o wi pe ati ri awon ti o lo si ile ikeko bibeli ti won le ka bibeli lati ibere de opin ṣugbọn ti okan won o te okan won o lo sile okan won o gba fun olorun lati le dari ese won ji won bi won tin jade o sese a le pe won ni oruko koruko a le pe won ni bishop a le pe won ni alufa sugbon emi isodomo ko je ti won awa ni olorun se lori lori re wipe nigbati a mo ese gege bi ese a se ko ese sile a ke pe oluwa

Adarí ìdàpọ̀ ojú ilé láti sọ ẹnikẹ́ni di ọmọ Ọlọ́run. A ò lè sọ ẹnikẹ́ni di ọmọ Ọlọ́run. A ò tilẹ̀ lè sọ ara wa pàápàá di ọmọ Ọlọ́run bí ò bá jẹ́ wípé a ronúpò àdá. A kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, a gba ìdáríjì látòkè wá. Ó ní ẹ̀mí fún ara rẹ̀ má gba ẹṣẹ́ Ọlọ́run ṣe. Àlùfáà tí ó bá ń sọ fún ẹnìkan wípé ìgbà tó ti wá sínú ìjọ wa ó ti di ọmọ Ọlọ́run. Láì ní àwọn ohun tí a ń retí lọ́wọ́ ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run. Láì ní àwọn àmì ìyípadà ọkàn, ìyípadà ìgbésí ayé ẹni, láì ní irú nǹkan bẹ́ẹ̀, kí àlùfáà kan kí ó kàn sọ pé ó ti di arábìnrin ó ti di arákùnrin ó ti di onígbàgbọ́ máa wá dédé ọmọ Ọlọ́run ni ó nísinsìnyí kí àwọn ènìyàn kó sì pàtó pé lágbára ti di ọmọ Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀. Àwọn ẹlòmíràn wọn ni tó bá ti forúkọ sí káàdì kan ó ti di ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọn ni tó bá ti ń sanwó ní déédé nínú ìjọ ó ti di ọmọ Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀. Ẹ̀mí tìkára rẹ̀ lé ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Mo fẹ́ bi ọ́ ní ìbéèrè kan tẹ́tí sílẹ̀. Ṣé ó ṣe é ṣe kí ènìyàn kí ó máa wá sí ilé ìsìn, kí ó máa lọ sí ilé ijó ní àṣálẹ́, kí ó máa lọ sí ilé sinimá ní àṣálẹ́, kí ó máa lọ sí ìdí ọtí mímu ní àṣálẹ́, ibi tí ó ti ń mu ọtí yìí kí ẹ̀mí mímọ́ Ọlọ́run kí ó máa sọ wípé ó kárí ọmọ dáadáa. Ìgbà tó ti lọ sílé ìsìn láàárọ̀ tó wá mu àmúyíra ọtí nísinsìnyí kó máa bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé ó di ọmọ Ọlọ́run, ìwọ náà mọ̀ pé kò ṣeé ṣe bẹ́ẹ̀. Ṣé ó ṣeé ṣe fún kẹ́nìkan máa wá sínú ilé ìsìn, kí ó di ọ̀sán bí ó bá ti délé kó fìjà pẹ́ta pẹ̀lú ọkọ ẹ̀, kó sọ wípé òun jẹ́ gba bẹ́ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ń jà kó bẹ̀rẹ̀ sí ní pariwo? Ṣé níbi tó ti ń jà yìí ṣé ó ṣeéṣe kí ẹ̀mí Ọlọ́run, ẹ̀mí mímọ́ Ọlọ́run, ẹ̀mí òtítọ́ kí ó sọ fún wípé ọmọ Ọlọ́run ni ìwọ ẹ ṣe? Rárá. Ìgbà tí ènìyàn bá kúnlẹ̀ lórí eékún ẹ̀ ṣùgbọ́n tí ó rí wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀, tí ó bẹ̀rẹ̀ sí ní kígbe, tí ó bẹ̀rẹ̀ sí ní sọkún, tí ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, tí ó ń jẹ́wọ́ fún Ọlọ́run, tí kò fi ohunkóhun pamọ́, tí kò di ẹ̀bi ẹ̀ṣẹ́ tiẹ̀ lé ẹlòmíì lórí wípé èèyàn dáadáa ni mí, ọkọ mi lèèyàn burúkú, èèyàn dáadáa ni mí, ìyàwó mi ni ò ṣe é bá gbélé pọ̀, èèyàn dáadáa ni mí, bàbá àti ìyá mi àwọn náà ní tiwọn lọ́wọ́, èèyàn dáadáa ni mí, ṣùgbọ́n àwọn ìdílé wa àwọn èèyàn burúkú àwọn ẹlẹ́ṣẹ̀ ìyà ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa ni mo ń jẹ. Irú ẹni bẹ́ẹ̀ tí ó jẹ́ ẹni tí ó ń wí àwáwí, irú ẹni bẹ́ẹ̀ kò ní ní ẹ̀mí Ọlọ́run láti sọ fún wípé ó ti di ọmọ Ọlọ́run. Ẹni tí ẹ̀mí Ọlọ́run máa ń bá jẹ́rìí ni ẹni tó ní ìrẹ̀lẹ̀, ẹni tó wá síwájú Ọlọ́run, ẹni tó tún bá níwájú Ọlọ́run, ẹni tó sọ fún Ọlọ́run wípé òun kì í ṣe èèyàn dáadáa, wípé nínú ẹ̀ṣẹ̀ láti bí òun, nínú ẹ̀ṣẹ̀ ni ìyá òun lóyún òun, àti wípé òun fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí Ọlọ́run kí ó ṣàánú fún. Ẹni tó rọ̀ mọ́ àgbélébùú, ẹni tí ó wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù pẹ̀lú ìgbàgbọ́ àwọn ni ẹ̀mí Ọlọ́run bá jẹ́rìí nínú ẹ̀mí wọn wípé àwọn ti di ọmọ Ọlọ́run. Ó wá ń sọ fún wa, ó ní kì í ṣe àlùfáà, ó ní kì í ṣe ẹnikẹ́ni, kì í ṣe ajèrè ọkàn ló ń sọ wípé a ti di ọmọ Ọlọ́run. Ẹ̀mí tìkára rẹ̀ lé ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a ti di ọmọ Ọlọ́run, wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, àmì wo la fi mọ ọmọ Ọlọ́run? Àwa tí a ti pẹ́ díẹ̀ nínú ìjọ, àwa tí a ní ẹ̀mí Ọlọ́run, ó máa ń mọ bí ó ṣe ṣe kí ó máa lọ lójú títì, kí o kàn tajú sókè kán kò rí ẹnìkan. Ẹ̀mí Ọlọ́run á sọ fún ọ wípé arábìnrin wa nìyẹn. Bó bá ti ó lọ ba ẹ̀mí èèyàn máa sọ fún ọ wípé arábìnrin olúwa ni, wà ní arábìnrin ṣe gáfàrà fún mi o, mo fẹ́ di lọ́wọ́ díẹ̀. Ṣé onígbàgbọ́ nìyí? Òun pàápàá bí ó bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí Ọlọ́run, bí ó bá ti rí ìwọ náà tó rí àmì ẹ̀mí Ọlọ́run lára rẹ, àmì ìrẹ̀lẹ̀, àmì ti Jésù Kristì, a ní arábìnrin a lónígbàgbọ́ lòun, wà á máa rò lọ́kàn yẹn pé òun láti jẹ́ ọmọ ọ̀jọ́ wa lélẹ́yìí, pé ṣé dípà nìyẹn àbí ẹ ṣe gáfàrà? A ní ṣé dípà lẹ́yìn náà ẹ gbára yín mú pé ọmọ Ọlọ́run ni mí? Àmì nìyẹn. Ṣùgbọ́n ẹni tá a rí lóde tá a rí àmì ọmọ Ọlọ́run, ẹni tá a rí lóde nínú ọ̀rọ̀ sísọ, nínú ìwọṣọ, nínú kí bí a ṣe ń ṣe nǹkan nínú ìgbésí ayé wa, kí a máa rí àmì ọmọ Ọlọ́run. Ó yẹ kí a ní àmì ọmọ Ọlọ́run. Bí yàtọ̀ sí pé a ti ń sọ nípa ti ọmọ Ọlọ́run, àwa tí a wá láti ìlú òkèrè tí kì í ṣe Èkó níhìn ni a ti bí wa, ó ṣeéṣe kí a rí ara ilé wa kan kó pẹ́ ta àti ríra. Bí a ti wà, ó ṣeéṣe kó jẹ́ ibùdó kọ́ la wà. Ẹni yẹn a máa wò wá wípé ǹjẹ́ ara ilé mi kọ́ yìí? Àwa náà máa wò pé lágbájá ǹjẹ́ kò ju ara ilé mi? Bó bá ń bá ẹlòmíì sọ̀rọ̀, gbà tó bá ń gbọ́ èdè

ẹnu ẹ̀ tó bá ń gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ wà máa sọ pé ǹjẹ́ lágbájá wà á súnmọ́ díẹ̀ wà ní arákùnrin àbí arábìnrin níbo lẹ ti wá a ní ìlú báyìí ni ìlú bẹ́ẹ̀ ló ti wá ìlú bẹ́ẹ̀ ni tèmi náà a ní èmi náà mo ń rò pé mo mọ ǹjẹ́ lágbájá kọ́ ni bàbá ẹ a ní ṣe mọ̀ wọ́n ni a ní ọmọ ilé kan náà ni wà lẹ máa tún sún sẹ́yìn lẹ máa gba yín mú bá bó ṣe ń rí nìyẹn ní àwa tá a tiẹ̀ wà nínú ara ká má tó sọ pé nípa ti ọmọ ọlọ́run ẹni tó bá jí ọmọ ọlọ́run àárí àmì ọmọ ọlọ́run ní ti ìwọṣọ ní ti ìrìn ní ti ìsọ̀rọ̀ ní ti ìṣesí a ó rí àmì ọmọ ọlọ́run kí ni irú àmì tá a fi ń mọ ọmọ ọlọ́run ẹ jẹ́ kí a wo Pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkẹrìnlá bí àwọn elétí ọmọ lí àìfi ara yín dáṣà bí ìfẹ́kúfẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà sì jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo nítorí a ti kọ́ ọ pé ẹ jẹ́ mímọ́ nítorí tí èmi jẹ́ mímọ́ àmì bí a ṣe mọ ọlọ́run nìyí bí a ṣe mọ ọmọ ọlọ́run ó nìyí ó ní bí elétí ọmọ bí ẹni tí ń gbọ́ràn bí a bá rí ọmọ ọlọ́run gẹ́rẹ́ tí o ti ń gbọ́ nípa ìwọṣọ nígbàgbọ́ ló máa sọ fún ọlọ́run pé ọlọ́run dáríjì mi o bí o mọ̀ pé bẹ́ẹ̀ ni o wá lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti ṣe àtúnṣe ìgbésí ayé rẹ bí o bá jẹ́ ọmọ ọlọ́run bí o ti ń gbọ́ nípa wípé kò dára láti jẹ́ akóbìnrin jọ wípé ọkọ kan aya kan lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti ń sọ fún ọlọ́run wípé ọlọ́run fún mi lóore ọ̀fẹ́ o kí n lè ṣe ohun tó fẹ́ kí n ṣe àwọn yìí ni à ń pè ní ọmọ ọlọ́run ṣùgbọ́n ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń gún èjìká ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń dágun lá ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń ṣe bẹ́ni pé èyí ni kò kàn mí àmì ọmọ ọlọ́run dà ní ìgbésí ayé rẹ bí a bá jẹ ọmọ ọlọ́run ìwà tútù ìwà mímọ́ èso ti ẹ̀mí yóò wà ní ìgbésí ayé wa ó ní bí a ti jẹ ọmọ ọlọ́run ṣé a mọ̀ wípé mímọ́ lé ọlọ́run ṣé a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ kò sí lọ́wọ́ ọlọ́run ó ní torí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́ àwọn ẹlòmíràn kò mọ ẹni tí ó pè wọ́n wọn kò mọ̀ wípé ọlọ́run ọ̀run òní ó pè wá sínú agbo òun ni ó pè wá láti ṣe wá lólóríire òun ni ó pè wá láti jẹ́ ẹni bí ẹni tinú rẹ̀ ó ní bí a bá jẹ́ ẹni ti ọlọ́run ọmọ ọlọ́run bí ẹni tí ó pè wá ti jẹ́ mímọ́ bẹ́ẹ̀ ni kí àwa pàápàá kí a jẹ́ mímọ́ nínú ìwà wa gbogbo nínú ohun gbogbo tí a ń ṣe yẹ kí a wo Hebrew orí kejìlá láti ẹsẹ̀ ìkẹfà nítorí pé ẹni tí Olúwa fẹ́ òun ni Ibáwí a sì máa na olúkúlùkù ọmọ tí ó gbà yẹ kí a dúró níbẹ̀ ara mi a máa ń rí àwọn ẹlòmíràn wọ́n máa wá sí inú ilé ìsìn wa níhìn bí o bá sì rí wọn nígbà mìíràn tí wọn ò bá wá tó bá bí wọn pé kí ló dé arábìnrin a ò rí yín mọ a ní òun ò wá síbẹ̀ yẹn mọ ṣé ò sí o ó ní kò sí ìfẹ́ ń bẹ̀ ni báwo ló ṣe mọ̀ ibi tí Jésù ń jọba ibi tí ọ̀rọ̀ ọlọ́run ti fẹsẹ̀ múlẹ̀ ibi tí ẹ̀mí ọlọ́run kò fi wá sílẹ̀ ní ìgbà kankan rí ibi tí ó jẹ́ wípé bí a ti ń kúnlẹ̀ wẹ́rẹ́ báyìí bẹ́ẹ̀ ni ọlọ́run gbàdúrà wa ibi tí ìwà mímọ́ tí ó jọba sí báwo ló ṣe sọ pé kò sí ìfẹ́ níbẹ̀ ó ní ojoojúmọ́ tí ń bá ti wá ṣé ló máa dàbí ẹni pé wọ́n ti lọ ròyìn mi fún olùṣọ́ àgùntàn gbogbo ìwà léèbù ọwọ́ mi pátápátá a kàn máa là wọ́n lẹ́sẹsẹ ni ojoojúmọ́ ló dàbí ẹni pé kò yé mi bí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọlọ́run bí ìgbà tán ń nà mí lẹ́gba nínú ẹ̀mí ni o mọ̀ pé ìfẹ́ ọlọ́run nìyẹn òun la kà yìí ó ní nítorí pé ẹni tí Olúwa fẹ́ òun ní bá wí bí ọ̀rọ̀ ọlọ́run bá ń nà wá lẹ́gba bí ọ̀rọ̀ ọlọ́run bá ń lù wá ní kùmọ̀ bí ọ̀rọ̀ ọlọ́run bá ń sọ fún wa wípé ọ̀nà wa ò dáa tó ọ̀rọ̀ ẹnu wa ò dáa tó ìṣe wa ò dáa tó aṣọ wíwọ̀ wa kò dára tó ìlọ́kọláya wa kò dára tó àti jíjẹ mímu kò dára tó ọ̀nà tí a ń gbà ṣiṣẹ́ wa kò dára tó bí ọlọ́run bá ń bá wí ìfẹ́ ọlọ́run ni àwọn ẹlòmíràn máa ń sọ pé ìjọ tí wọ́n wà ń sìn gbà táwọn ti kúrò ní dípà ìjọ dáadáa wọn kì í bẹ́nikẹ́ni wí ò bá àkóbìnrin jọ ò bá jẹ́ òmùtí ò bá máa jalè nǹkan kí nǹkan tó ń wọ̀ tó bá máa ṣe wípé wọn kì í bẹ́nikẹ́ni wí bẹ́ kò sí ìfẹ́ ọlọ́run ń bẹ ìfẹ́ ọlọ́run wà níbi tí a ti ń bá ni wí nítorí pé ẹni tí Olúwa fẹ́ òní bá wí a sì máa na olúkúlùkù ọmọ tí ó gbà ẹ máa mú sùúrù lábẹ́ ìbáwí ọlọ́run ń bá yín lò bí ọmọ ni
nitori pe omo wo ni nbe ti baba ki ba wi elomiran bi aba ti ba wi die gege bi oro olorun a ma ka kiri a ma rojo a ma ti ojule kan de ojule keji we pe won ti sile mi o won ti doju so mi o ni ninu adugbo wa ni adugbo wa won je nsin mi nitori asise kekere kan ti mo se ti o ba ri ibawi ton fun mi ko si ife ninu ijo ko si ele ninu ijo ki o ye kan ma ba ni kedun sugbon tori asise kan ti mo se won ti da mi duro bi o ba mo ife olorun o mo soro labe ibawi nitori olorun o ma npa ni wi gege bi omo o ni ta ni o je omo olorun to to ti omo ti olorun ki ba wi wese kejo o ni sugbon bi eyin ba wa le si ibawi bi eyin ba wa le si ibawi ninu eyi ti gbogbo eniyan ti je alabapin nje omo ale ni e ki se omo wo dara dara wo bibeli bi o ba je emi gege bi oluso agutan ni mo ro loru ede bayi o sese ki elomiran ki o jade ninu ijo ki o so wi pe ah ah bawo ni oluso agutan eyan olorun bawo ni o se le pe eyan ni omo ale nigba ti o je wi pe a fe sin olorun ni a se wa sinu ijo o ri ohun ti olorun so fun wa o ri bi emi olorun bi o se jolo to si to so wi pe gbogbo eniyan patapata ni o ye ki o wa labe ibawi bi a ba se ohun ti o dara oni sugbon o bi a ba nse ohun ti o dara ton ba so fun pe ah ejule o ma kan ni o ma fowo kan o bo su sori aga ejule o bo n pariwo lasiko lesiko ti a nse ijosin ejule o bi o je pe ani ko korin ko korin daada ton so pe ah lagbaja o korin ah ejule o e ma fowo kan ma kan ni o a ki ba wi o bi won so wi pe ah lagbaja o ma ji owo ijo ejule o e ma fo okan o idajo ti owo olorun lo wa o gba to ba di orun apadi a ma bo lo yanju e iru nkan te lo mi fe niyan mo gbadura we pe ki enikeni ninu wa ki o ma je makan ki o ma je eni ti ani le ba wi eni ti ani le so pe ah arakunrin yi ni o dara o arabirin eyi ni o da baba feran ara wa bi a ba je omo olorun bi a ba je ile ti omo o ye ki a le ma ba ni wi nigba ti a ba se ohun ti ko dara o ni pelupelu ni ese ikesan awa ni baba wa nipa ti ara ti n to wa awa si n bu ola fun won awa ki yo koko teriba fun baba awon emi ki a si ye nitori won to wa fun ojo die bi o ba ti dara loju won sugbon ohun fun ere wa ki awa ki o le se alabapin iwa mimo re iyi ni olorun so fun awe pe bi a ba je eni bi tinu olorun bi a ba je omo olorun a o fi han ninu iwa wa ami omo olorun yo wa ni igbese aye wa pelu je ki a wo ikori keji akori keji omo ninu agbo ile igbagbo o ye ki a mo we pe ohun kan wa ti a npe ni agbo ile igbagbo agbo ile igbagbo yi ki se ibi ti a ngbe ni ile wa a nso nipa ijo nihin nibi ti a wa we pe a je agbole igbagbo bawo ni o se ye ki a se ninu agbole igbagbo bawo ni a se le mo we pe a je omo olorun ni agbole igbagbo wo galatia ori kefa ese ikewa nje bi a ti ri akoko e je ki a ma sore fun gbogbo eniyan ati paapa fun awon ti se ara ile igbagbo awon wonyi bawo ni a se mo we pe enikokan wa a je omo ninu ile omo ninu ijo awon ami wo la fi mo we pe ati ni isodomo o ye ki o ye wa we pe awon elomiran o ma ya mi lenu bi mo ba n gbo ede ti awon elomiran ti won lo lenu nigba ti won ba binu to ba n gbo bon se n soro won so wi pe awon ko gba enikeni gege bi baba ninu igbagbo awon ko gba enikeni gege bi alufa jesu nikan la won gba o ye ki a mo wi pe bi a ba wa ninu ijo a je omo fun alufa ni bi a ba wa ninu ijo a je omo fun oluso agutan aba hiwu lori aba darugbo gba ti a ti wa ninu ijo eni to je oluso agutan iba kere ju mi lo iba si dagba ju mi lo bi a ba ti pe eniyan ni oluso agutan o je bi baba fun wa a si lati ni iteriba ani lati ni igboran
bi aba so fun wi pe nkan to nbere yi oluso agutan ti fun ani down ni gba kan wi pe bayi lori gba to ba ti gbo wi pe oluso agutan baba lo je fun ninu igbagbo oni lati teriba oni lati gbo oro olorun sugbon ki se wi pe ka so wi pe oluso agutan ma ti so fun wa dara old city laye wa ninu olorun wi pe oko kan aya o ti e si bibeli fun wa o la wa loye daada ti e lo so mi o gba enikeni ti baba ninu igbagbo mi o sin enikeni temi ni mo wa jeje mi ni mo wa mo sin olorun ni o le sin olorun lai teriba fun oro olorun o le sin olorun la to ba ndaga la ma sa si oro olorun ka so fun wi pe ati so bayi ati ko ni bayi ko so pe o gba iru eni be ko le je omo olorun wo galatia ori kerin ese ikokandilogun eyin omo mi kekeke eyin ti mo tun robi eyin ti mo tun robi titi a fi se eda Kristi ninu yin mo fe bi o ni awon ibere se gbogbo awon ti won wa ni ijo ni ekun Galatia se gbogbo won ni won je ipere awon mo kekeke rara arugbo wa ninu won agbalagba wa ninu won awon to le fori ko forun ko fese ko poko awon ti won mo we de bi ta mo we de o sese kan wa laarin won awon to je pe won ni se lowo won lowo won ni nkan popo won wa laarin won o je mo gbogbo won patapata atomode atagba atarugbo awon ti Paul apostle to ti se wahala le lori nipa ti ijoba Olorun o ni eyin omo mi kekeke nitori be o ye ki igbe aga ki o kuro lokan wa bi a ba wa ninu ijo aje omo lowo oluso agutan aje omo lowo eni tin dari aje omo lowo eni tin koni ni oro Olorun o ye ki a ni iteriba bi a ba je omo ni toto a fi han nipa irele a fi han nipa iwa ti a ni ati nipa bi a se ko ara si oro Olorun ninu Corinthians 1:4 lati ese ke dogun nitori bi eyin ti le ni egbarun olukoni ninu Kristi sugbon eyin ko ni baba popo nitori pe ninu Kristi Jesu ni mo ti fi ihirere bi yin nihin ni Paul tun so fun awon elomiran ari apere nihin awon elomiran ti oye oye o ma so fun wa wi pe gbogbo yin se oluso agutan na ni gbogbo yin ni ni ekun ketu ni ekun alimoso ni ekun agege ni ekun mushi ni ekun isolo gbogbo yin na oluso agutan kan soso ni gbogbo yin ni ti yi o tun ma le gba kan oye oye won se ori awon ara Galatia awon wa ni bomiran Paul n so fun wi pe o nje baba fun won gba to tun ba awon ara Corinth soro awon ti won wa ni ilu miran gedegede to yato si Galatia o tun so wi pe won le ni egbarun awon olukoni sugbon ohun nikan soso o nje baba fun awon ara Corinth o nje baba fun awon ara Galatia awa ti an tele bibeli bi a ba n ka bibeli inu wa ma n dun a ma n so fun Olorun pe a dupe wipe o je ki deeper o je ki aba bibeli pade o fun wa ni o fun ni eko eko ti bibeli bi a ba tin wa so bibeli enikeni lo mo wipe a ki se amulumala a ki gbo jege pelu enikeni gege bo ti ri gan la ma n so fun wa o ye ki iwo papa to wa je olori re ti Olorun mo wa to wa ni iru ijoba yi ijo ti a ti nko ni ni oro Olorun ijo ti a ti joko ninu oro Olorun ti a ki se amulumala ti a ki fi boko boyo fun enikeni o ye ki inu re ki o le ma dun ki o ma bi lowo Olorun pe ki Olorun ki o fun o lori ofe ki o je omo omo ti gboran omo ti se gege bi oro Olorun omo ti duro gege bi eko ihinrere wipe ohun gbogbo ti a ti so fun wa ohun gbogbo ti a ti la wa loye nipa re wipe a o duro gege bi oro Olorun kini o ye ki o je ifaraji ati ifraini rubo awon omo Olorun kini o ye ki o je ifaraji ati ifraini rubo awon omo Olorun awon elomiran ti won wa ninu ijo o se wa laanu wipe won ko se gbekele awon elomiran ti o wa ninu ijo o se wa laanu wipe won ko je ni ti o ni ifaraji bi se bi baba bi o ba se ohunkohun ba je agbe ni baba bi awon ba ti n de lati ile iwe to ba je omo to gbon omo to se daada bo be lo mu oko be lo mu ada bo wa ni nbo lo nlo a lo n fe lo ba baba ninu oko
bi baba ba je bi gbena gbena be bi omo tin de lati ile iwe ni omo mu bo je shobiri bo je nkan kan to fe mu a be si ni mu mo ni kilo de a lo fe ran baba lowo ni bi a ba ri enikeni boya eya lo ntaja loja ni bi omo ba tin de lati ile iwe bo se n boso ile iwe bo se n jeun bo se n se nkan be lo n lo ba mama loja wi pe o n fe lo ba mama iru awon be la pe ni omo omo toto omo rere ninu ebi ṣugbọn iwo ti o je omo ijo o gbo sisun o gbo sise ise wa ninu ijo o se ijo lo to ari lowo re ko si ohun ti won se ninu ijo to n da si teni pe ko de ko jeun teni pe ko de ka gbadura fun o teni wi pe to ba ti wa nkan ki nkan to ba ti nfe mo fe ri olesho agutan ko ri olesho agutan mo fe adura ka gbadura fun o mo fe ko bibeli ko se ka se fun o mo fe gu iwe wa inu iwe mimo o ti e lowo to ma fi ra ka ra fun o ka kan ma bo lojojumo ewo ni ise esin ti re ewo ni ifaraji ti re ewo ni ifa eni rubo ti re se o kan fe ma wa ko ma wa ko ma jade ko ma wa ko ma jade lai ri nkan se fun olorun o ye ko gba yewo ninu odun titun yi wi pe o fe je omo ti o ni ifaraji ifa eni rubo eni ti o je olooto eni ti o n gboran si gbogbo ife oro olorun ki a si je gege bi omode akoko si fun lati ka ese olorun popo sugbon ki a wo Matthew ori keji dilogun lati ese iketa o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e se dabi omo kekere eyin ki yo le wole ijoba orun opolopo ni o dabi eni wo pe obo le aki won lojo idajo a si ya opolopo lenu awon ti won tin ro we pe tara ijoba olorun la nlo jesu nso fun we pe ka mo soro wi pe awon wonyi papa awon aposteli o ni aposteli awon ti won jiyan laarin ara won wi pe ta le eni ti o poju ninu ijoba orun wo lati ese ikini lakoko na le awon omo ehin jesu to wa won bi pe ta le eni ti o poju ni ijoba orun nje yi ki se ibere igberaga ibere mo ti totan ibere wi pe mo dara ju awon elomiran lo ta le o poju ninu ijoba orun jesu si pe omo kekere kan sodo re o mu duro laarin won o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e se dabi awon omo kekere eyin ki o le wole ijoba orun nitori be o ye ki a gbadura o ye ki a so fun olorun wi pe an pe eniyan ni omo olorun o gba ore ofe popo o gba ami omo olorun ni igbese aye wa ami irele ami ka woṣọ bi onigbagbọ ka rin bi onigbagbọ ka sọrọ bi onigbagbọ ka ṣe gbogbo nkan gẹgẹ bi onigbagbọ ki a pada lati ni ọkan to tẹ ọkan to rọ ọkan to ṣe kọ ọkan to ṣe dari ọkan to jẹ pe bi atile bani wi a o gba gẹgẹ bi ọmọde ife wa ko ni dikun ijoloto wa ko ni dikun elomiran bi a ba ti ba wi o di ki o wu o di ki o ma le ba enikeni soro o di ki o ma le wa sinu ijo ki ani kilode ka tun ma be pe pa fe ko wo ijoba olorun bi pe ma gba nkan yi sodi o le oṣu ago ton fe ire re ni awon adari fe ore re ni won fe se olore ni ma gba nkan won yi sodi bon se ba mi soro yen ko te mi lorun ewo ni o te olorun se be lese ni wa tolorun mu akuro lati oko agiju to si mo wa si ijoba olorun to nwe wa mo lojojumo to nfo wa mo lojojumo to nsoro oro wonyi oro ijoba olorun to nso so lojojumo ka ba le se wa pe ma se gba oro olorun sodi je ki a dabi omo kekere eni ti o ni okan ti o rele eni ti o nfe se ife olorun e je ki a dide duro ki a so fun olorun wi pe a fe je omo olorun ni toto bi o ba ti ni idariji ese ati ntenu mo lojojumo gbadura titi o firi pe ati dari ese re je o so fun olorun we pe o fe je ile ti omo o si nfe ni ami awon omo olorun o nfe ki emi olorun ki o ma ba emi re je ni igba gbogbo wi pe o ti di omo olorun dide duro lati gbadura ma se lo si lai ri wi pe o ti ni ore ofe o ti di atunbi o ti gba idariji o ti di omo olorun o si ti ni agbara isodomo emi isodomo ni igbese aye re so fun olorun ki o so gbadura titi emi olorun yo fi ba emi re jere we pe o ti di omo olorun.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lẹ́ẹ̀kan sí i wípé ẹ mú wa wá sọ́dọ̀ ara yín. A dúpẹ́ wípé nígbà gbogbo ni ẹ máa ń pè wá jọ láti jẹ́ kí ìmọ̀ àti ètí ọkàn yín kí ó di mímọ̀ fún wa, àti láti ṣe wá lóore, láti ṣe wá láǹfààní. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ, ẹ fà wá, ẹ yọ wá kúrò nínú ayé. Ẹ kò jẹ́ kí a máa rìn nínú òkùnkùn, kí a máa ṣe ohun tí kò tọ́, ṣùgbọ́n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹ máa ń kó wa jọpọ̀ láti sọ inú yín di mímọ̀ fún wa. A dúpẹ́, ẹ gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Ẹ̀bẹ̀ wa ni wípé àǹfààní tí a ní yìí láti máa wá fún ìtọ́nisọ́nà, fún ẹ̀kọ́, fún àṣepé àwọn ènìyàn mímọ́. À ń bẹ̀bẹ̀ wípé àǹfààní yìí kò ní ré wa kọjá, ẹ kò ní fà á sẹ́yìn kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Bí ẹ sì ti ń bá wa sọ̀rọ̀, ẹ fún wa létí ọmọ láti ṣe àti láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ẹ ń fi hàn wá ní ìgbà gbogbo. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ẹ tún fara yín hàn wá lónìí lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ̀kọ́ Bíbélì tí a ó ní lónìí, ó jẹ́ ẹ̀kọ́ Bíbélì àkànṣe tí ó ṣe pàtàkì púpọ̀. Bí o bá wo àkòrí ẹ̀kọ́ náà ní ìwé ọwọ́ rẹ, ó rí wípé mo fẹ́ bá ọ sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Kí Akunkun sọ wípé a fẹ́ fi inú Ọlọ́run han ara wa nípa ohun tí ó ṣe pàtàkì tí ó wà níwájú wa. Èyí ni a fi kọ àkọlé ẹ̀kọ́ yìí ní Jẹ́ kí ayé gbọ́, wo Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀, ayé àti ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde. Bí o bá wo ohun tí Isaiah ń sọ níhìn-ín, ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́, àwọn wòlíì ní Májẹ̀mú láéláé àti àwọn àpọ́sítélì, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú tuntun, ó kó o papọ̀. Bí a bá wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní fínífíní, ni wòlíì Isaiah ó ń kígbe. Ó ní súnmọ́tò sí, èyí jẹ́ wípé ayé jìnà sí Ọlọ́run, àyà ayé kúrò nípa sí Ọlọ́run. Nítorí pé wọ́n jìnà sí Ọlọ́run, wọn kò gbọ́ ohùn Ọlọ́run. Èyí ni a fi rán Isaiah láti sọ fún ayé wípé èéṣe tí wọ́n fi jìnà réré bẹ́ẹ̀, èéṣe tí wọ́n fi takété. Èyí ni ohun ìpè àti ohun ẹ̀bẹ̀ tí a lóore tí ó ń ké sí wọn wípé súnmọ́tò sí ẹ̀yin orílẹ̀-èdè. Bí a bá ń sọ nípa àwọn orílẹ̀-èdè tí wọ́n wà nínú òkùnkùn, àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ wípé ìbọ̀rìṣà ní ìsìn wọn, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò pé wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n tí wọn kò mọ Ọlọ́run, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé bóyá nígbà tí wọn kò ní òjò, àwọn rúbọ sí òrìṣà wọn, wọ́n rò wípé òrìṣà ló rán òjò sí wọn. Àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé nígbà tí ọ̀dá tí ó dá gbogbo ilẹ̀, àwọn rúbọ sí òrìṣà wọn wípé nítorí bẹ́ẹ̀ irúgbìn bẹ́ẹ̀ sí níhù, tí wọ́n rò wípé àwọn òrìṣà wọn ló ń fún wọn ní àwọn nǹkan wọ̀nyí láti ní ànító àti àníṣẹ́kù. Èyí ni Isaiah agbẹnusọ fún Ọlọ́run. Isaiah alóore akéde ìjọba Ọlọ́run ni ó fi sọ wípé ẹ̀yin orílẹ̀-èdè tí ó takété, tí ó jìnà réré, ẹ súnmọ́tò sí. Ó ní kí wọn kí ó súnmọ́tò sí láti gbọ́. O ye ki a mo wipe nigba ti eniyan ba jina rere bi atile nso ohun ti o se lanfani o se se ki o ma mo o se se ki oye ki o ma ye o wa nso wipe bi won ti sumo to si oni teti sile eyin eniyan bi a ba nso ni po orilede a nso ni po awon eniyan ti o wa ninu re o wa nso wipe ki awon eniyan won yi ki won ki o teti sile lati gbo o ti o se won lanfani o wa so wipe je ki aye gbo lekini oni ki won ki o sumo to si ekeji oni ki won ki o gbo iketa oni ki won ki o teti lele oni bi won se ti teti sile ti won gbo je ki awon woyi ti o ti gbo ohun ti olorun ni lati ba won so je ki won ki o lo si aye lati so fun aye wipe eyi ni aba tabi ete olorun oni je ki aye gbo eni akuri eko wa loni je ki aye gbo mo ti so wipe ninu majemu lai lai eyi je ise iranse awon woli ohun ti won so ni wipe ki awon eniyan sumo to si bi o ba wo awon iranse olorun ni ikokan ninu majemu lai lai yala a nso nipa mose ni ohun yi kan na la ori wipe o ko gbogbo ise iranse mose o ko papo ohun ti o so ni wipe sumo to si eyin orile ede lati gbo teti sile eyin eniyan je ki aye ki o gbo bi abaro nipa ti dafidi nipa ti joshua nipa ti awon iranse olorun ninu majemu lai lai abi ki a ma so nipa ti danieli ni babiloni nipa shedraki mishaki ati abednego nipa jona ti o lo si nirefe akojopo ohun ti won so ni wipe eyin orile ede ti ko mo olorun e sumo to si e gbo oro olorun e teti sile ki e si je ki aye ki o gbo ki o si mo ohun ti olorun fe eyi yi kan na ni o je ise iranse fun awon iranse olorun ninu majemu titun se o ranti ohun ti jesu kristi ti o so fun awon omo ehin re ki o to lo nigba ti o nso wipe eyin o gba agbara nigba ti emi mimo ba ba le yin o si nso fun won ohun ti yo je ise won tabi ise iranse ise esin won o ni won o si je eleri ohun ni jerusalemu ni judea ni samaria ati titi de opin aye je bi o ba wo oro yi ko jo ohun ti asaya nso wipe sumo to si eyin orile ede ki e si gbo e teti sile eyin eniyan je ki aye ki o gbo ki ranti nigba ti emi olorun ti o pe banaba ati paulu ti o so wipe ohun ni ise lati ran won ise wo lo ran won o ran won si o ran won ni ise si awon orile ede ohun ti o si nso na ni wipe ki won ki o sumo to si awon ti o jina rere eni apiri wipe paulu nso wipe awon wonyi nsin olorun ajeji o ni sugbon olorun ti eyin sin laimo o ni oni mo muto yin wa o ni ki won ki o feti sile teti sile eyin eniyan je ki aye gbo je nigba ti jesu ti o farahan johanu ni erekusu patmo ki lo nso fun o ni ise ti ohun ni lati ran si awon ijo ki se be nikan o ni eni ti o ba ni eti lati gbo je ki o gbo ki se be nikan bi o ti ranse si awon ijo wonyi be ni o wa nso awon isele awon ajalu ti o de ba aye leyin ti a ba ti gbe gba awon ayan fe soke ohun ti o nso na ni wo pe ki won ki o sumo to si eyin orile ede lati gbo teti sile eyin eniyan ki e si je ki aye ki o gbo ise iranse yi kan na ni olorun gbele o lowo ise iranse yi kan na ni olorun gbele mi lowo bi awa paapaa bi a ko ba yato si awon iranse olorun ninu majemu lai lai awon iranse olorun ninu majemu titun bi o ba je pe a nsin olorun kan na bi o ba je pe a joko ti otito kan na bi o ba je wipe a n pese sile a mura sile lati lo si orun rere kan na bi o ba je wipe ere kan na ni a fe jogun lati odo olorun ise ti a gbele won lowo eyi ni na la gbele wa lowo ise ti a si gbele wa lowo ni wipe ki a pe awon ti o jina rere awon ti o dabi eni wipe won ko mo olorun lati so fun won wipe ki won ki o sumo to si lati pe awon aladugbo wa awon eni tin ba wa gbele awon alajo sisepo wa awon eniyan ti an ba pade ni bi gbogbo ki a so fun won wi pe ki won ki o so moto si lati gbo ki won ki o peti sile ki won ki o si je ki gbogbo awon ti o wa ni arowoto awon ti o wa ni agbegbe ki won ki o si gbo pelu ijo je asoju fun Kristi loni ojuse ijo ni lati je ki aye ki o gbo ohun olorun opolopo ohun la n gbo loni awon elomiran ti won so nipa orisa awon miran ti won so nipa isu awon miran ti won so nipa ti owo awon miran ti won so nipa ti okowo awon miran ti won so nipa ti igbeyawo abi iloko awon elomiran ti won so nipa awon ohun ti aye yi sugbon awa n so nipa ti Kristi nitori pe eyi ni ise ti olorun gbele iwo ati emi lowo o ye ki a mo wi pe opolopo ni awon ti o wa ninu aye ti won je alailoye ibi Kristi bi o ti le je pe ogoro le ma yo se ajoyo ki won ki o ma se ase ki won ki o si ma ra awon orisirisi nkan ni akoko Keresimesi yi sugbon won ko mo idi ti a fi bi Jesu won je alailoye ise Kristi de aye won je alailoye oro ti Kristi so won je alailoye awon eko Kristi won si je alailoye igbala nla ti Kristi ti o mu wa si aye eyi ni o fi je wi pe ni osu keji la odun ni igba gbogbo ni a ma nse ipago eredi igba ipago yi ni wo pe lati je ki aye gbo lati je ki awon eniyan mo kini idi ti Jesu ti o fi wa si aye ni osu keji la odun ti a wa yi nibi ojo mejidinlogun si lati ojo kokanlelogun osu titi di ojo kerindinlogbon osu kejila odun yi a o ni ipago eredi yi ni wo pe ki awon eniyan ki o le mo gege bi ati ka ninu iwe Isaiah wi pe abi Jesu olugbala fun wa je ki a wo eko yi ni ikuri meta ikini ete ipago na kini idi ti a fe fi se ipago yi a o wo lati inu oro olorun ikeji ipolongo ipago na nitori olorun fe ki iwo ki o ni ipa tabi ni ipin ninu ipolongo ipago na eyi ni lati so fun awon eniyan lati je ki won ki o mo igbala ti olorun mu wa fun ara aye iketa ki kopa ni kikun nibi ipago na ohun ti a so daradara o mo ni kikopa ni kikun nibi ipago na awon elomiran ti won ko mo ohun ti olorun pese fun won bi ipago ba de o seese ki won kopa ninu re die won le lo ni ojo kini won le lo ni ojo keji tabi won le lo ni ojo meji ninu ojo merin ojo marun tabi ojo mefa sugbon a n so nipa kikopa ni kikun nibi ipago na je ki a wo lati ikini ete ipago na kini idi ti ipago yi ti o fi waye se eyi je adamo inu ijo dipalai se eyi je ohun ti a kan ma n se lati fi ofin de ara wa lati ma rin lo soke sodo ni asiko Keresimesi se a kan gbe eyi le wa lori lati ma ba je ki a se bi a ti fe ati bi o ti won wa ni akoko Keresimesi rara ki se be ninu ijo wa nihin a ma n wo oro olorun ni finifini a ki fe re oro olorun koja a ma n fe mo kini inu olorun a ma n fe mo kini ase olorun fun wa gba ti a si wo inu bibeli je ki a jo wo papo eyi ni o ye wa ninu ohun ti a mo wi pe olorun gbele wa lowo lati se ati lati ni ipin ninu re ninu Matthew ori kerin ese ikedogun ati ikerin dilogun ile Sabuloni ati ile Neftalimu li ona okun li oke Jordani Galili awon keferi àwọn ènìyàn tí ó jókòó lé òkùnkùn rí ìmọ́lẹ̀ ńlá, àti àwọn tí ó jókòó ní ibi ikú àti lábẹ́ òjìji rẹ̀ ní ìmọ́lẹ̀ là fún. Níhìn lẹ ti kà á nípa Jésù Kristi, ìmọ́lẹ̀ ayé, ẹni tí ó wá láti tan ìmọ́lẹ̀ fún àwọn kèfèrí. Ṣùgbọ́n àwọn kèfèrí tí a ń sọ nípa rẹ̀, wọn kò mọ nípa Kristi. A rí àpẹẹrẹ yìí ní gẹ́rẹ́ tí a bí Jésù Kristi, ní àwọn tí a pè ní amòye. Àwọn tí a pè ní amòye wọ̀nyí, wọn kì í ṣe ènìyàn Ọlọ́run, wọn kì í ṣe àwọn tí ó ti ń sin Ọlọ́run ní tòótọ́, wọn kì í ṣe àwọn tí ó ti mọ̀ nípa Kristi, nípa Mẹ̀sáyà tí ń bọ̀. Ṣùgbọ́n wọ́n jẹ́ àwọn tí wọ́n ní ògbé ọkàn. Lákọ̀ọ́kọ́, wọ́n ní ìpòrúru ọkàn, wọ́n ń sin ohun tí wọn kò mọ̀ àti ẹni tí wọn kò mọ̀. Ó sì ti jẹ́ àdúrà wọn, àyè ò sí fún mi láti máa sọ fún ọ. Àwọn ẹlòmíràn tí yóò jẹ́ wípé kí wọ́n tún mọ Ọlọ́run, kí wọ́n tún mọ Kristi, ni wọ́n ti ń gbàdúrà wípé Ọlọ́run fọ̀nà hàn mí. Mo lè sọ fún ọ, àwọn ẹlòmíràn tí wọ́n ń gbàdúrà lórí awọ, tó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ń gbàdúrà lórí awọ, níbi tí wọ́n jókòó sí, wọ́n máa ń sọ fún Ọlọ́run wípé Ọlọ́run, bí èyí tí mo ń tẹ̀lé yìí bí kì í bá ṣọ̀nà, fọ̀nà hàn mí, fìmọ́lẹ̀ hàn mí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lè mọ̀ pẹ̀lú àwọn amòye wọ̀nyí tí wọ́n wá láti ìlà oòrùn sí Jerusalemu. Bí wọ́n ti wá, bẹ́ẹ̀ ni wọ́n bèrè wípé níbo ni a ti bí ọba àwọn Júù. Èyí jẹ́ àpẹẹrẹ wípé àwọn kèfèrí, àwọn tí kò lọ́lọ́run, ìmọ́lẹ̀ ńlá ó tàn fún wọn. Ṣùgbọ́n wọn kò mọ ibi tí wọ́n ti lè jẹ àǹfààní ìmọ́lẹ̀ ńlá yìí. Èyí ni wọ́n fi wá bèrè ní Jerusalemu. Ọ̀pọ̀lọpọ̀ ló wà lárọ̀ọ́wọ́tò wa ní àyíká wa tí ó jẹ́ wípé wọn kò mọ ọ̀nà àti rí olùgbàlà, wọn kò mọ ọ̀nà àti rí ìmọ́lẹ̀ ńlá tí ó tàn fún wa. Wọ́n wà lábẹ́ òjìji ikú, wọ́n wà nínú òkùnkùn, ṣùgbọ́n wọ́n gbàdúrà. Ọkàn wọn pọ̀ hàhà, ó pòǹgbẹ, ó sì ń sọ wípé báwo ni àwọn ti lè rí Kristi, olùfúnni ní ìyè, ẹni tí ń fúnni ní àlàáfíà, ẹni tí ń fúnni ní ìgbàlà, ẹni tí ń sọ ayé ẹni di ọ̀tún, ẹni tí ń ṣe rere ní ìgbésí ayé ẹni, ẹni tí mú orí burúkú tí mú kúrò ní ìgbésí ayé wa. Báwo ni wọ́n ṣe lè mọ Jésù? Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá Jésù, tí ó ń fẹ́ Jésù, tí ó ń fẹ́ láti rí Jésù, tí wọn kò mọ Jésù. Èyí ni Ọlọ́run fi ń tọ́ wa wípé bí a bá ṣe ìpàgọ́ yìí, a ó lè sọ nípa Jésù Kristi. Àwọn ènìyàn yóò lè kóra wọn jọ, èyí tí àwọn ayé ní àkókò tí a wà yìí tí wọ́n fi ń kóra wọn jọ sí ìdí ọtí mímu, sí ìdí àgbèrè ṣíṣe, sí ìdí àti máa ba nǹkan jẹ́, wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a jẹ́ ọmọ àlàáfíà, àwa tí a jẹ́ ọmọ ìmọ́lẹ̀, wípé a ó kó ara wa jọ. Ìmọ́lẹ̀ Jésù yóò sì tàn láàrin wa. Àwọn tí wọ́n wà nínú òkùnkùn, tí wọ́n wá ọ̀nà ìmọ́lẹ̀, wọ́n ó sì wá sáàrin wa láti mọ̀ nípa Jésù Kristi, ẹni tí a bí, ẹni tí ó kú fún wa, ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Nítorí bẹ́ẹ̀, ìpàgọ́ yìí jẹ́ ọ̀kan nínú ohun tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún wa láti máa ní àkókò àti àǹfààní láti mọ Jésù sí àti láti fi han àwọn ènìyàn jù bẹ́ẹ̀ sí. Jẹ́ kí a wo Máàkù orí kẹjọ, kí a wo àpẹẹrẹ Jésù Kristi fúnra rẹ̀. Máàkù orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní. Lí ọjọ́ wọn ni nígbà tí ìjọ ènìyàn pọ̀ gidigidi, tí wọn kò sì lí oúnjẹ. Jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé àánú ìjọ ènìyàn ń ṣe mí, nítorí tí ó di ìjọ mẹ́ta nísinsìnyí tí wọ́n wà lọ́dọ̀ mi, wọn kò sì lí ohun tí wọn ó jẹ. Èyí tí mo fi ń ka ibi tí a kà yìí ni wípé kí ó lè yé wa wípé àwa kọ́ ni ẹni àkọ́kọ́ láti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ ní ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ mẹ́rin. Kí ó jẹ́ wípé láti àárọ̀ ṣúlẹ̀ kò sí ẹni tí yóò lọ sídìí okòwò, kò sí ẹni tí yóò lọ sílé, kò sí ẹni tí yóò lọ sùn nílé ara rẹ̀, tí ó jẹ́ wípé a ó jọ wà lójú kan náà láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa gbàdúrà, láti máa sin Ọlọ́run, àti láti pèsè ara wa sílẹ̀ fún ìjọba ọ̀run tí ń bọ̀. Níhìn ni a rí wípé ọ̀pọ̀ ènìyàn wọ́n pọ̀ jọjọ, tí wọ́n gbárajọ, tí wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ nípa Jésù, ẹ̀kọ́ lọ́dọ̀ Jésù. Jẹ́ kí a kọ́kọ́ bi ara wa léèrè, báwo ni àwọn ènìyàn wọ̀nyí, báwo ni wọ́n ṣe kóra wọn jọ? Kí ló fà wọ́n jọ sójú kan? Òǹfàwo ló fà wọ́n jáde láti inú ilé wọn, láti ibi iṣẹ́ wọn, láti oko wọn, láti ẹbí wọn, tí ó fà wọ́n jọ papọ̀. Àwọn oríṣiríṣi ènìyàn púpọ̀, ọmọdé wà níbẹ̀, àgbà wà níbẹ̀, ọkùnrin wà níbẹ̀, obìnrin wà níbẹ̀. Kí ni òǹfà tí ó fà wọ́n láti wá sí ojú kan? Jẹ́ kí a wo oríkeje ẹsẹ̀ tí ó kẹ́yìn, oríkeje Máàkù yìí ẹsẹ̀ tí ó kẹ́yìn. Ẹnu sì yà wọ́n gidigidi rékọjá. Wọ́n wí pé ó ṣe ohun gbogbo dáradára, ó mú adití gbọ́ran, ó sì mú odi fọ̀hún. Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwọn kan mọ̀ nípa Jésù. Àwọn tí ó mọ̀ nípa Jésù wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ròyìn rẹ̀ kálẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára. Wọ́n ti wo àwọn tí àwọn Farisi ń ṣe, kò sí ohun tó dára nínú ẹ̀. Wọ́n wo èyí tí àwọn Sadusi ń ṣe, kò sí ohun tó dára nínú rẹ̀. Wọ́n wo ohun tí Herodu ń ṣe àti ohun tí Pilato ń ṣe, kò sí ohun kan tó dára nínú ẹ̀. Wọ́n wo ohun tí àwọn tí wọ́n jẹ gàba lórí wọn láti Rome, wọ́n wo èyí tí wọ́n ń ṣe, kò sí ohun tí ó dára. Wọ́n wo èyí tí àwọn ìdílé wọn, èyí tí wọ́n ń ṣe àti ìsìn tí wọ́n ń sìn, wọ́n rí wípé kò sí ohun tó dára. Wọ́n rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́, láti ọ̀dọ̀ àwọn ojúlùmọ̀, láti ọ̀dọ̀ àwọn alábàágbé. Wọ́n rí wípé kò sí ohun tí ó dára, ṣùgbọ́n nígbà tí Jésù dé, wọ́n rí wípé ohun gbogbo tí ó ṣe láti ìgbà tí wọ́n ti mọ Jésù, ó jẹ́ ohun tí ó dára. Ǹjẹ́ ìwọ náà ò lè gbẹnu sọ? Ǹjẹ́ ìwọ náà ò lè jẹ́rìí wípé láti ìgbà tó ti mọ Jésù, wípé kò ṣe ibi ní ìgbà kan rí? Ó gba ọkàn rẹ là, ó fún ọ lálàáfíà. Ìwọ tó rò orun sùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ilé ńlé tí ọ̀nà ń nà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó di ẹni tó ní ìsinmi, ó di ẹni tó ní ìfọkànbalẹ̀. Ìwọ tí ó ní ẹ̀jẹ̀ ríru tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó jẹ́ pé nígbà gbogbo ni èṣù àti àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n máa ń gbé ẹ̀mí rẹ̀ gbóná. Ìwọ tí ó jẹ́ wípé ilé ńlé, ọ̀nà ń nà àti sùn nílé, ó di ẹtì, àti wà ní ìgboro, ó di ọ̀ràn. Kò síbi tí ó wà tí ó ní ìsinmi, ṣùgbọ́n gẹ́rẹ́ tí ọmọ Jésù, gẹ́rẹ́ tí Jésù dé sí ìgbésí ayé rẹ̀, ó rí wípé gbogbo ìdí tí ó dì ọ́, ó bẹ̀rẹ̀ sí ní tú. Ó rí pé gbogbo ẹ̀wọ̀n tí a fi dì ọ́, ó bẹ̀rẹ̀ sí ní já. Ó rí pé gbogbo tí ó ti kó ẹlẹ́mìí sókè, ó lọ sílẹ̀. Ó rí wípé ó ṣe ohun gbogbo dáradára. Àìsàn ńkọ́, ó jẹ́ kí ó lọ. Inú ìbàjẹ́ ńkọ́, ó jẹ́ kí ó lọ. Ìbànújẹ́, ẹkún àsunrìn nígbà gbogbo, ó jẹ́ kí ó dẹ́kun ní ìgbésí ayé rẹ̀. Ó yẹ kí ìwọ náà kí ó lè sọ wípé ó ṣe ohun gbogbo dáradára. Bí wọ́n sì ti ń rí àwọn ẹlòmíràn tí wọ́n sì ń sun ẹkún àsunrìn, wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò mọ ọ̀nà àbáyọ, wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò ní àlàáfíà, ni wọ́n sọ pé mo bá Jésù pàdé o, mo ti rí Jésù, ó ṣe ohun gbogbo dáradára. Ṣe o rántí òṣì tó wà ní ìgbésí ayé mi? Ṣe o rántí àjàkálẹ̀ àrùn tó wà nínú ẹbí wa? Ṣe o rántí àwọn ohun tí ó wà èpè tí wọ́n ti ṣẹ́ fún mi láti ayé àtijọ́? Bí mo ṣe bá Jésù Kristì pàdé, ó ká gbogbo rẹ̀ kúrò pátápátá. Ṣe o rántí bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìgbésẹ̀ kúrò lọ́rùn mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀? Èmi ni wọ́n ń pè ní ayáwó má san tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ìgbà tí mo ti bá Jésù Kristì pàdé, gbogbo nǹkan ló ti yí padà ní ìgbésí ayé mi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kéde rẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára. Bí wọ́n ti ń sọ nǹkan wọ̀nyí ni àwọn èèyàn ń bèrè wípé báwo ni mo lè ṣe rí i, báwo ni irú nǹkan wọ̀nyí, báwo ló ṣe lè jẹ́ tèmi pẹ̀lú? Èyí ni ó fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ, bí ìwọ pàápàá bí o bá jẹ́ agbẹnusọ, bí ìwọ pàápàá bí o bá jẹ́ alóore, ẹni tí ó lè ṣe ìpolongo, tí ó lè sọ fún àwọn ẹlòmíràn wípé láti ìgbà tí mo ti bá Jésù Kristì pàdé, ó ṣe ohun gbogbo dáradára. Ó ṣe é ṣe kí o máa wípé wọ́n ti mọ̀ nípa Jésù. Ṣé o rò wípé wọ́n mọ̀ nípa Jésù? Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ wípé ní àsìkò Kérésìmesì, ìdí ọtí ni wọ́n a máa jókòó sí. o mo wipe awon ti won ro wipe won se ajodun won yo ayo kesimesi opolopo ninu won egun ni wo ma gbe igba miran bi mo ba ni anfani lati jade ni Eko lati lo si ibikan ni akoko kesimesi nitori bi e ba nse ipago bayi igba miran ni odun ti o koja seyin ni man lo lati ibikan de ibikan ni akoko yi ohun ti mo ma ba pade loju ona ko se fenu so ohun ti mo so ni we pe igba miran iru awon eniyan ti aro ko mo nipa ibi Jesu ti won se ajodun Jesu o je mo we pe nipa gbigbe egun eku nipa be ni won fi ro we pe won se ajodun Jesu se awa ti aro se awon ti aro ko mo Jesu niyan bi opo igba miran bi mo ba nlo ndarin Eko nihin ni asiko kesimesi ma ri wi pe won ti pa titi re patapata ma ri wi pe awon omoti awon onijo won be si ni yo ayo won ni won ti bi Jesu se ibi Jesu se o so ni di omoti ni iwo ro wi pe won mo nipa Jesu wi pe won ti bi Jesu sugbon won ko mo nipa bi a o ti di atobi won ko nipa igbala Jesu won ko mo nipa imole ti Jesu Christi wa lati tan si igbesi aye wa eyi ni a fi je ajigbese lati so fun awon aladugbo wa lati so fun awon ti o wa nitosi wa wi pe abi Jesu fun wa ki abale ni igbala oni o fi je wi pe a fi akoko yi sile lati ojo kokan le logun osu bo mo we ko so fun aladugbo re wi pe ran mi leti o a ki ba mo tin ba gbagbe nitori ojo yi gan ni ipago nlanla ni ti deeper life ni o nsele nitori be mo ni lati wa nibe bi enikeni ba wa lati pe o sibi kan bi enikeni ba lati so pe o ya ka lo sibi o ya ka lo sohun so fun omo re wi pe ran mi leti o awon ojo yi o je ojo ipago ran mi leti wi pe mi o gbodo ni adehun pelu enikeni lati ojo yi si ojo yi kin le wa ni ipago nitori nibe mo so fun olorun wa yo dabira mi o gbo ki o se ami o mo ni nibe olorun wa yo dabira nitori be ma se je ki ohun kon ki o di olowo ri wi pe awon ojo yi ojo kokan le logun titi de ojo 24 osu kejila odun yi wi pe o wa pelu wa ni akoko ipago na yo wa lati ekun kan si ekun miran eyi ni pe ninu ekun re awon elede Gesi awon elede Yoruba awon elede Igbo ati awon elede miran ti o wa ninu ekun re gbogbo wa a o wa ni ibi kan na a o le ni imole ti Jesu Christi ti o mu wa wo ese ikesan lori Marku ninu Marku ori kejo Marku ori kejo ese ikesan awon ti o je to iwon egbaji eniyan o si ran won lo awon ti o je eyi ni pe awon ti o je ounje ti a pese ni akoko ipago ti won wonyi won je bi egbaji eniyan bi a ba nso nipa egbaji o seese ki o ma ye elomiran je ki n se apejuwe o dabi ki a so wi pe 100 lona 30 tabi ki a so wi pe 100 lona 20 tabi 400 lona 10 mo ro wi pe o ye ki o ye wa bi mo se se alaye ni won je egbaji eniyan 100 lona 30 ki a wo daradara wi pe awon ti Jesu ni gege bi osise to wa lodo re awon aposteli 12 a le fi awon omo ehin bi 70 ti a ran lo ni meji ni igbesi aye Jesu atun le fi won kun won ko ti to 100 awon miran ti won wa gbenu so wi pe o se mi lore o mu mi larada o gba mi la o tan imole si igbesi aye mi o yi mi pada patapata awon wonyi ni won ko awon eyan wonyi ti o je wi pe won wa pe awon eyan wonyi jo won pe won jo titi won fi to 400 lona mewa ti mo so fun wa egbaji eniyan nitori be awa na papa o ye ki a so fun awon elomiran o ye ki a fi to won leti o ye ki a je ki ye won wi pe ni akoko ipago yi a fe kora wa jo lati je ki imole Jesu Christi ki o tan ni okan wa ni igbesi aye wa je ki a wo Romu oríkẹ́ dógún a ń sọ nípa ìdí tí a fi ń ṣe ìpàgọ́ yìí ète ìpàgọ́ náà Róòmù oríkẹ́ dógún láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkọkànlélógún mo dùú láti máa wàásù ìrere náà kìí ṣe níbi tí agbé ti dá orúkọ Jésù Kristì rí kí èmi kí ó má ṣe mọ àmọ́lé lórí ìpìlẹ̀ ẹlòmíràn ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé àwọn ẹni tí a kò tí sọ̀rọ̀ rẹ̀ fún wọn ó rí àti àwọn tí kò tí gbọ́ òye yóò yé wọn àwọn tí a kò tí sọ̀rọ̀ rẹ̀ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ó rí àwọn tí kò tí mọ̀ Jésù ó yẹ kí a pè wọ́n sí ibi ìpàgọ́ yìí àwọn tí kò tí rí ìmọ́lẹ̀ nínú Kristì àwọn tí kò tí mọ̀ nípa ọ̀rọ̀ ìjọba Ọlọ́run àwọn tí kò tí ní ìgbàlà Ọlọ́run àwọn tí kò tí ní ìyípadà ọkàn nípa ìwàásù ìhìnrere ó yẹ kí a pè wọ́n kí wọn kí ó lè wá nítorí bẹ́ẹ̀ ó jẹ́ ojúṣe wa ó jẹ́ àìgbọdọ̀ má ṣe fún wa láti wà ní ibi ìpàgọ́ yìí fún ara wa àti láti pé àwọn ẹlòmíràn wá mo ti jẹ́ kí ó yí ọ nísinsìn wó pé bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni a lè máa rò wí pé wọ́n mọ̀ nípa ìbí Jésù ṣùgbọ́n ìyẹ́ nípẹ̀kún kò tíì jẹ́ tiwọn ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ ènìyàn ni ó dàbí ẹni wípé a lè rò pé wọ́n mọ̀ wípé Kristì wá láti ọ̀dọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ò sì mọ̀ wọn ò tíì di àtúnbí àwọn mìíràn pẹ̀lú bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n mọ̀ wípé Kristì wá nínú ara ṣùgbọ́n a kò tíì sọ wọ́n di ẹ̀dá titun nítorí bẹ́ẹ̀ a ń kóra wa jọ papọ̀ sí ibi ìpàgọ́ yìí láti jẹ́ kí ó yé gbogbo àwa tí a wà níbẹ̀ wípé a bí Jésù Kristì láti fún wa ní ìgbàlà jẹ́ kí a wo Lúkù orí kejì Lúkù orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ àwọn olùṣọ́ àgùntàn bẹ ní ìlú náà wọ́n ṣọ́ agbo àgùntàn wọn lé òru ní pápá tí wọ́n ń gbé sàṣèkíyèsí áńgẹ́lì olúwa náà yọ sí wọn ògo olúwa sì ràn yí wọn ká ẹ̀rú sì bà wọ́n gidigidi áńgẹ́lì náà sì wí fún wọn pé má bẹ̀rù sáàwó mo mú ìhìnrere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú dáfídì tí ṣe ti Kristì olúwa jẹ́ kí a wo àwọn ẹ̀sọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ní ìgbà tí a bí Jésù Kristì ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìtẹ́ ọ̀run sílẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìsìn àti bíbọ Ọlọ́run ọ̀gá ògo tí wọ́n fi sílẹ̀ Lọ́run tí wọ́n wá sínú ayé tí wọ́n sọ fún àwọn wọ̀nyí báwo ni wọ́n ṣe lè mọ̀ nítorí wọn kò sí ní Jerusalem láàrin ìgboro wọn kò sí ní Bethlehem láàrin ìlú wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ ní kíákíá ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ àwọn áńgẹ́lì ni ó wá sọ fún wọn jẹ́ òrò wípé ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n láti fi ọ̀run sílẹ̀ láti wá sọ fún àwọn ènìyàn wọ̀nyí òrò wípé bí ìwọ bá ní àǹfààní ó yẹ kí ìwọ náà kí o gbẹnusọ kí o sọ fún àwọn ẹlòmíràn tí kò ní àǹfààní àti mọ̀ wípé a bí olùgbàlà fún wa ní ìlú dáfídì ẹni tí í ṣe Kristì olúwa bí ó bá jẹ́ iṣẹ́ tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí áńgẹ́lì lè ṣe báwo ni ìwọ tí o sọ pé o jẹ́ ọmọ Ọlọ́run báwo ni ìwọ tí o jẹ́ ara ìjọ Kristì báwo ni o ṣe mẹ́nu dákẹ́ tó ka o gbéra tí o ní sọ fún àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ̀ wípé àti bí Kristì fún wa èrè ìdí tí a sì fi bí Kristì ni wípé ó wá láti ṣe wá lóore ó wá láti tàn mọ́lẹ̀ sí òkùnkùn wa ó wá láti gba ọkàn wa là ó wá láti fà wá sí ọ̀dọ̀ Ọlọ́run ó wá láti múra wa sílẹ̀ fún ìjọba Ọlọ́run nígbà tí àwọn áńgẹ́lì wọ̀nyí sọ fún wọn wọ́n sọ fún wọn ní ọ̀nà tó jágara ọ̀nà tó yé ni tí àwọn wọ̀nyí tí wọ́n sì múra sílẹ̀ wípé wọ́n ó lọ wẹsẹ̀ kẹẹ̀dógún ó sì ṣe nígbà tí àwọn áńgẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé

gàba lórí wa àwa tí ó jẹ́ pé a ń sin èṣù a wà ní abẹ́ ìsìnrú èṣù wo pé kí a tujú ká wípé a ti bí olùgbàlà a ti bí olùdáǹdè a ti bí ẹni tí ó dá wa sílẹ̀ kristi olùràpadà àti olùgbàlà wa lọ́gán tí àwọn ènìyàn wọ̀nyí gbọ́ ni wọ́n ní ẹ jẹ́ kí a lọ tààrà mo gbàgbọ́ wípé èyí ni ó yẹ kí ìwọ pàápàá kí ó ṣe àwọn olùṣọ́ àgùntàn wọ̀nyí wọn kì bá mọ̀ bí kì bá ṣe pé àwọn angẹ́lì wọ̀nyí wá sọ fún wọn àwọn aládùúgbò rẹ báwo ni wọn ṣe mọ̀ èrèdí tí a fi bí jésù báwo ni wọn ṣe mọ̀ nípa ìgbàlà jésù kristi àfi bí o bá sọ fún wọn ní ọ̀nà tí ó yé ni sọ fún wọn ní ọ̀nà tí ó múni lọ́kàn sọ fún wọn ní ọ̀nà tí yóò jẹ́ òǹfà fún wọn láti lè wá sí ìpàgọ́ yìí tí wọ́n fi sọ wípé ẹ jẹ́ kí a lọ tààrà ẹ jẹ́ kí a pa iṣẹ́ tì ẹ jẹ́ kí a lọ tààrà ẹ jẹ́ kí a pa àwọn ojúṣe mìíràn ẹ jẹ́ kí a pa wọ́n tì ẹ jẹ́ kí a lọ tààrà ẹ jẹ́ kí a pa àwọn nǹkan mìíràn bíi ká máa rìnrìn àjò bíi ká máa lọ láti ojú ilé dé ilé bíi ká máa mọ ẹmu káàkiri bíi ká máa jẹ oúnjẹ káàkiri ẹ jẹ́ kí a lọ tààrà sí ibi tí a ó ti mọ̀ ohun tí olúwa ń fi hàn wá jẹ́ kí a wo ẹsẹ̀ kẹtàdínlógún nígbà tí wọ́n sì ti rí i wọ́n sì sọ ohun tí a ti wí fún wọn nípa ti ọmọ yìí àwọn pàápàá gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ náà ni àwọn náà di alóore agbẹnusọ fún ọlọ́run wípé àti bí jésù kristi ohun tí àwọn pàápàá ti rí ògo ìtànṣán ìmọ́lẹ̀ tí wọ́n ti rí àti ọ̀rọ̀ tí wọ́n ti gbọ́ èyí ni àwọn pẹ̀lú tó fi hàn àwọn tí wọ́n bá pàdé ó yẹ kí àwa pàápàá kí a ṣe bẹ́ẹ̀ kí a mọ̀ wípé ìgbà tí a ti mọ̀ nípa kristi kí a sì mọ̀ wípé ìpàgọ́ yìí wà fún wa bí o bá jẹ́ ọmọlẹ́yìn kristi ní tòótọ́ kí ni ohun mìíràn tí ó ṣe pàtàkì fún ọ ní àkókò kérésìmesì yìí ju láti sọ àti láti gbọ́ ju bẹ́ẹ̀ lọ nípa jésù kristi èyí ni ó mú mi lọ sí àkòrí kejì ìpolongo ìpàgọ́ náà ṣé o mọ̀ wípé ní àyíká wa ni àwọn ènìyàn máa ń polongo ohun tí ó jẹ́ pàtàkì fún wọn bí o bá ń lọ lẹ́gbẹ̀ẹ́ títì ó rí àwọn tí ó jẹ́ wípé bóyá ọṣẹ ìfọṣọ ni ó ṣe pàtàkì fún wọn nítorí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ni nítorí bẹ́ẹ̀ wọ́n máa kọ́ sí ara pátákó tó pọ̀ àwọn mìíràn ó ṣe é ṣe kí ó jẹ́ sìgá ni ó ṣe pàtàkì fún wọn ó rí ẹni tí a yà tí ó gbé ìlú lọ́wọ́ tí ó ń sọ nípa kí wọ́n máa jayé orí wọn nípa mímu sìgá ó rí àwọn ẹlòmíràn nípa ole ó ṣe é ṣe kí ó jẹ́ níbi ìfowópamọ́sí ni wọ́n yà gàdàgbà sí ara pátákó tí wọ́n máa sọ wípé kí wọn kí ó wá fi ìfowópamọ́sí ibìkan ó sì ṣe é ṣe nígbà tí ẹnìkan tí ìlú wa tí ó rò pé ó ṣe pàtàkì ó ṣe é ṣe ìgbà mìíràn o lè rí i nígbà tí mandela tí ó fẹ́ wá sí orílẹ̀-èdè wa níhìn-ín ó rí ní gbogbo òpópónà níbikíbi tí ó bá ń lọ pàtàkì láti ibi ọkọ̀ òfurufú dé èkó ó rí tí a ó to àwòrán mandela tí a ó sì to àwòrán olórí orílẹ̀-èdè wa olórí orílẹ̀-èdè wa tí a ó sọ pé ó ń bọ̀ bí àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá ń pariwo mandela bí àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá ń pariwo àwọn ènìyàn tí àwọn rò pé ó jẹ́ pàtàkì nínú àwùjọ báwo ni ìwọ tí o jẹ́ onígbàgbọ́ ìwọ tí o mọ iṣẹ́ tí jésù kristi wá ṣe ìwọ tí o mọ irú ohun tí a sọ nípa jésù kristi olùgbàlà wa báwo ni a ṣe lè káwọ́ gbéra kí a má lè sọ nípa jésù kristi ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ ó yẹ kí a sọ ó yẹ kí a jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ọlọ́run tí yóò ṣe ìpolongo ohun tí ó ń bọ̀ wá ṣe ìpolongo ohun tí jésù kristi tí ó wá láti ṣe fún wa títí ìpàgọ́ náà yóò fi kún fún àwọn èrò mo gbẹ̀rí yín jẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ràn ọlọ́run gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ràn jésù kristi wípé ẹ ó ṣe ohun tí ọ̀rọ̀ ọlọ́run tí ó là sílẹ̀ fún wa yìí jẹ́ kí a wò ó láti jòhánù orí keje ẹsẹ̀ ìkẹrin nítorí pé kò sí ẹnikẹ́ni tí í ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun tìkára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba ohun tí a sọ ní ìní pé bí a bá ṣe ìpàgọ́ tí ń bọ̀ yìí bí a bá ṣe ní ìkọ̀kọ̀ ní ìdákọ́ńkọ́ tí a kò jẹ́ kí ìyàwó kí ó mọ̀ wípé ìpàgọ́ wà a kò jẹ́ kí ọkọ mọ̀ wípé ìpàgọ́ wà a kò jẹ́ kí àwọn alábàágbé wa mọ̀.

0: wípé ìpàgọ́ wà. A kò jẹ́ kí àwọn aládùúgbò mọ̀ wípé ìpàgọ́ wà. A kò jẹ́ kí àwọn tí ń rajà lọ́dọ̀ wa, àwọn tí a ń rajà lọ́dọ̀ rẹ̀, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà. A kò jẹ́ kí àwọn tí wọ́n wà ní ibi ọkọ̀ èrò, àwọn tí wọ́n wà ní ibi èbúté, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà. A kò jẹ́ kí àwọn tí a bá pàdé nínú ọkọ̀ èrò, nínú mọ́tò, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà. Ó ní kò sí ẹnikẹ́ni tí ń ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun tìkára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Bí a bá fẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa Jésù, kò yẹ kí a ṣe ìpàgọ́ yìí ní ìkọ̀kọ̀. Ó yẹ kí a sọ, kí a jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀. Ó yẹ kí a sọ nípa ìwé pélébé tí a ń fún àwọn ènìyàn, nípa ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a máa ń lẹ̀ mọ́ ògiri, àti nípa ìwé ọwọ́ bíi lẹ́tà tí a lè kọ sí àwọn ènìyàn, àti nípa ìwé ìpè gẹ́gẹ́ bíi káàdì tí a fi lè pe àwọn ènìyàn wípé ìpàgọ́ dé, ìmọ́lẹ̀ dé, ìgbàlá dé, ìwòsàn dé. Àǹfààní bàtàm-bàtàm láti òkè wá wípé ó dé. Ó yẹ kí a sọ fún àwọn ènìyàn kí a má ṣe jẹ́ kí ìpàgọ́ yìí àti ibi tí a ti ń ṣe ìpàgọ́ náà kí a má ṣe jẹ́ kí ó jẹ́ ohun ìkọ̀kọ̀. Ó ní bí ìwọ bá ń ṣe nǹkan wọ̀nyí, bí ara rẹ hàn fún ara ayé. Èyí ni Aísáyà ń sọ fún wa. Jẹ́ kí a tún wo Aísáyà lẹ́ẹ̀kan sí i. Aísáyà 24:1. Ẹsẹ̀ ìkíní, súnmọ́tò sí ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀, jẹ́ kí ayé àti àwọn ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde, jẹ́ kí wọn kí ó gbọ́. Èyí ni iṣẹ́ tí a gbélé wa lọ́wọ́ nípa ìpàgọ́ yìí. Ìpàgọ́ kì í ṣe nípa ènìyàn, ìpàgọ́ kì í ṣe nípa àlùfáà, ìpàgọ́ kì í ṣe nípa ti ara wa. Ó jẹ́ nípa nǹkan ti Ọlọ́run, ó jẹ́ nípa Jésù Kristì. Ó jẹ́ àti fi Jésù Kristì hàn fún ará ayé. Bí mo bá lè sọ ẹ̀rí díẹ̀ fún ọ, ní ìpàgọ́ wa ni a ti rí ọgọ́rọ̀ ènìyàn tí wọ́n ti mọ̀ nípa Jésù Kristì, tí a ti gba ọkàn wọn là. Ju bí láti bí ọdún 15 sẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ ìpàgọ́ yìí tí a ti máa ń ṣe lọ́dọọdún láti ìgbà náà. Ó yẹ kí o mọ̀ wípé ní ìbẹ̀rẹ̀ a ṣe ìpàgọ́ ní Èkó, gbà tó yá a lọ sí Enugu, gbà tó tún yá a lọ sí Onitsha, ní ìgbà mìíràn a ti lọ sí Ìlọrin, ní ìgbà mìíràn a ti lọ sí Kaduna, ní ìgbà mìíràn a ti lọ sí Òwerri. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà jìn nígbà náà, tí ó jẹ́ wípé àwọn ènìyàn máa wọ ọkọ̀ láti ìhín lọ sí Onitsha, láti ìhín lọ sí Òwerri, láti ìhín lọ sí Ìlọrin, síbẹ̀ a rí ọgọ́rọ̀ àwọn ènìyàn tí wọ́n tẹ̀lé wa lọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti pẹ́ nínú ìjọ Deeper Life, ó rí bóyá ìwọ náà pàápàá o ti jẹ́ ẹni tí ó jẹ́ alájọpín pẹ̀lú wa nínú ìpàgọ́ tí a ti máa ń ṣe. Ṣùgbọ́n wò ó, èyí tí a fẹ́ ní nísinsìnyí kì í ṣe wípé a ní ó yá múra kí a lọ sí Ìlọrin, múra kí a lọ sí Òwerri. Èyí tí a fẹ́ ní nísinsìnyí ó wà létí ọ̀dọ̀ rẹ. Báwo ni ó ṣe jẹ́ wípé ìpàgọ́ yóò súnmọ́ bẹ́ẹ̀? Ìpàgọ́ yóò wà létí ilé rẹ bẹ́ẹ̀? Síbẹ̀síbẹ̀ ò ní ní ìtara láti lè bá wa péjọ. Mo gbàgbọ́ wípé ó jẹ́ ọ̀kan nínú wa. Mo gbàgbọ́ wípé àǹfààní àti oore ọ̀fẹ́ tí Ọlọ́run fẹ́ fún wa ní àkókò ìpàgọ́ yìí wípé kì ó fu ọrù, wípé ò ní pàdánù rẹ̀. Jẹ́ kí a wo orin Dáfídì, orin Dáfídì 72:6. Orin Dáfídì 72:6, ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá. Ìjọ ènìyàn rẹ lè ó tẹ̀dó sínú rẹ̀, ìwọ Ọlọ́run nínú oore rẹ lè ó ti pèsè fún àwọn tálákà. Ẹsẹ̀ ìkọkànlá Olúwa ti sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ lè ogun àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Bí o bá wo àwọn ẹsẹ̀ méjì wọ̀nyí papọ̀, ó rí wípé Ọlọ́run pèsè fún àwọn tálákà. O mọ̀ wípé ngbà tí a rán Jésù Kristì wá sí ayé, ó jẹ́ ìpèsè fún àwọn tálákà. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí kò lọ́lọ́run. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn aláìmọ̀kan. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí ó wà lábẹ́ òjìji ikú. Ó jẹ́ ìpèsè Ọlọ́run, ìpèsè ìgbàlà fún àwọn aláìlọ́lọ́run, fún àwọn tálákà. Bí a bá ń sọ nípa tálákà, àwọn tí kò ní ohunkóhun láti fi ṣe ìràpadà ẹ̀mí wọn, àwọn láńpẹ́ ní tálákà. Gbogbo ènìyàn níwájú Ọlọ́run ni a jẹ́ tálákà àti asán. ṣùgbọ́n Jésù Kristì ni ó wá láti wá sọ wá di ọlọ́rọ̀ nípa ti ẹ̀mí. Bí a bá ń sọ nípa tálákà, owó náírà kò ṣe nǹkan kan níwájú Ọlọ́run. Bí ènìyàn bá lówó tí ò lọ́lọ́run, bí ènìyàn bá lówó tí ò lálàáfíà, bí ènìyàn bá lówó tí ò ní ìyẹ̀ nípẹ̀kun, bí ènìyàn bá lówó ṣùgbọ́n tí kò ní agbára láti borí ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run, kò ní nǹkan kan, ó jẹ́ tálákà. Ṣùgbọ́n a sọ fún wa wípé Ọlọ́run nínú ore rẹ̀ ó pèsè fún àwọn tálákà. Ó fún wa ní Jésù Kristì, ó ní ọ̀rọ̀, ó ní ìgbàgbọ́. Nínú ẹsẹ̀ ìkọkànlá wa sọ wípé Olúwa ti sọ̀rọ̀, ọ̀rọ̀ wo ni Olúwa ń sọ? Ọ̀rọ̀ tí Olúwa ń sọ ni wípé wo ìpèsè tí mo fún gbogbo ayé, wo ìgbàlà tí mo fún gbogbo ayé, wo ìpèsè tí mo fún àwọn tí kò lọ́lọ́run, àwọn tálákà, àwọn tí kò jẹ́ nǹkan kan níwájú Olúwa. Ó ní Olúwa ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ sí ilé ogún àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Mo gbàdúrà wípé ó jẹ́ ọ̀kan nínú wọn. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ, kò yẹ kí o dúró de ọ̀la. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ wípé a ní ìpàgọ́, wípé Ọlọ́run yóò ṣe wọ́n lóore. Jẹ́ kí a wò ó kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà, kíkópa ní kíkún nípa ìpàgọ́ náà. Ní àkókò Kérésìmesì yìí, ó ṣe pàtàkì fún wa láti wà ní ibi tí Ọlọ́run fẹ́ kí a wà, nítorí ogunlọ́gọ̀ ni ó máa ń lọ sí ọ̀run àìròtẹ́lẹ̀. Ní àkókò Kérésìmesì, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá mọ́tò àti ikú àìtọ́jọ́ ni ó máa ń wà. Ohun tí ó máa ń fà á ni wípé àwọn ènìyàn ìrìnkúrindò ó máa ń pọ̀ jù fún wọn ní àkókò Kérésìmesì. Àtijẹ, àtimú, ìmọ̀tipara ó máa ń pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ní àkókò Kérésìmesì. Ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n, ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a ṣe bí àwọn ọlọ́gbọ́n, àwọn amòye tí ó wá láti ìlà ọ̀run, wípé a ń fẹ́ láti rí Jésù, ẹni tí a bí gẹ́gẹ́ bí ọba, ẹni tí a bí gẹ́gẹ́ bí olùgbàlà láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a nípa nínú ohun tí Ọlọ́run fẹ́ ṣe. Ní àkókò yìí, mo sọ tẹ́lẹ̀ wípé mo gbàgbọ́, ohun tí mo sì ń sọ ó dúró lórí ohun tí mo mọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò dábìrà ní ìgbésí ayé wa. Ní àkókò ìpàgọ́ yìí, nípa bẹ́ẹ̀, ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ. Wo Joshua orí 24, Joshua orí 24, ẹsẹ̀ 15. Bí ó bá sì ṣe búburú lé ojú yín láti sin Olúwa, ẹ yan ẹni tí ẹ̀yin yóò máa sìn lé òní, bí òrìṣà wọn ni tí àwọn bàbá yín tí ó wà ní ìhà kejì odò ti sìn, tàbí àwọn òrìṣà àwọn Amori ní ilẹ̀ ẹni tí ẹ̀yin gbé. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi ni Olúwa li a ó máa sìn. Èyí ni ìpinnu Joshua wípé òun ó máa sìn Olúwa pẹ̀lú ilé òun. Ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ̀ náà wípé ìpàgọ́ tí ó ń bọ̀ yìí, ó sìn Olúwa, ó sìn Olúwa wípé bí ó ṣe ti ìwọ ni àti ilé rẹ, wípé Olúwa ni ìwọ ó máa sìn. Bí ó sì ti ṣe àǹfààní fún wa láti wá sí ọ̀dọ̀ Olúwa kí a ba lè níyè ní àkókò ìpàgọ́ yìí ṣe ìpinnu, kí o sì jẹ́ kí ìpinnu náà kí ó le tó bẹ́ẹ̀, tí ẹnikẹ́ni kì yóò fi lè yí ọlọ́kàn padà wípé ó nípìn ní kíkún ní ìpàgọ́ tí ó ń bọ̀ yìí. Rántí wípé láti ọjọ́ 21 títí di ọjọ́ 24 oṣù kejìlá ọdún tí a wà yìí ni ìpàgọ́ yìí yóò wáyé ní ibi tí ó wà ní ẹkùn rẹ. Ìbùkún aláìlẹ́gbẹ́ ni ó ń dúró dè ọ́. Má ṣe pàdánù ohun tí Olúwa ń pèsè fún ọ. Jẹ́ kí a dìde dúró lórí ẹsẹ̀ wa, kí a sọ fún Ọlọ́run wípé a ò ní jẹ́ aládàánù, a ò ní pàdánù ohun tí Ọlọ́run pèsè fún wa ní àkókò ìpàgọ́ tí ń bọ̀ yìí. Dìde dúró lórí ẹsẹ̀ rẹ. Àkókò tí ìtò láti lọ sílé òdìdí láti gbàdúrà, dìde láti mú ìpinnu, dìde láti kópa nínú ìpàgọ́ náà àti ohun gbogbo tí a máa ṣe láti múra sílẹ̀ fún ìpàgọ́ náà, nípa wípé iṣẹ́ wà láti ṣe, nípa wípé a ní láti wá oúnjẹ níbi ìdáná fún àwọn tí ó wà níbi ìpàgọ́, nípa wípé a ní láti jọ wá àkókò wa, ohun ìní wa, iṣẹ́ ọwọ́ wa, ohun gbogbo tí a ní láti jẹ́ kí ìpàgọ́ náà ti ń sọ nípa Jésù Kristì kí ó jẹ́ ohun tí a ó ṣe tí kò ní ní ìjákulẹ̀ kankan, ki asofun olorun ki olorun ki o le ran wa lowo so fun olorun wi pe o nipa o nipin ninu ipago na omo re yo wa nibe aya re yo wa nibe oko re yo wa nibe ore re yo wa nibe awon ti o ba ogbele won wa nibe awon ti ejo nsise won wa nibe awon aladugo re o so fun won so fun olorun wi pe o kopa ninu ipolongo ati ninu ipago na funra re ye ki agbadura ye ki agbadura ki amu ipinu ti enikeni lo ti o le yi pada
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: A dupe pe oran Jesu Kristi omo bibi re kan soso eni ti ko le ese sugbon ti o wa ku fun ese wa a si dupe lowo re wi pe ife re gboro to be o si jinle jojo ti o koja oye wa a dupe fun eje ti Jesu ta sile lori oke Calvary lati ko gbogbo ese wa lo nje anbe o wi pe gbogbo awon ese ti Jesu ti se tan lati ko lo e ma je ki won ko tuku si igbese aye wa e ma se je ki a fi onko pa mo fun yin abe yin wi pe bi a tin gbo oro yin loni igboran pipe wa fi fun wa on ti o ba eleda reja yo kuro ni okan wa ni igbeyin ki a le fi ijoba orun se ereje ni oruko Jesu Kristi Oluwa wa loni a nfe ye ewe mimo wo lori igboran pipe bi aban so nipa gbigboran ohun ti o ye ki o ye gbogbo wa ni nitori wi pe opolopo wa ni a ni omo ninu ile o si man je ohun ti o man dun wa bi omo ninu ile bi o ba ya alaigboran o si sese ki o je wi pe a ti ni iriri ni ibi ise ti o si ma n je ohun edun okan wa bi o tile wun ki omo ise ki o ja fafa to tabi bi o ti wun ki ori re ki o ya si ati mo nkan se to bi o ba ni abuku yi wi pe o je eni ti ki gboran eni ti a ma n so titi ki o to gba fun wa o ma n je ohun ibanuje pupo bi a ba si wo ijoba ohun ti ijoba ma n fajuro si to aigboran ko si gbogbo awon ti a ma n pe ni olopa ti won se ise olopa won wa fun ati wo awon ti won je omo alaigboran nitori be igboran o je ohun ti o se pataki yala ninu ile ni aarin ebi wa ninu ile iwe ni ibi ise ni ti ijoba be na ni o si se pataki ni ibalo wa pelu olorun asin ni apere pupo lori awon ti won ni igboran pipe si olorun sugbon a o le menuba igboran lai menuba ase ofin ilana oro ati eko lati orun wa nitori bi o ba si ase tabi ilana kan ti a fi lele bi o ba si oro ti a ti so ti sile tele tele bi o ba si si eko ti a ti fi ko ni koni si ohun ti a n bere igboran lori re lowo wa sugbon opolopo nkan ni olorun ti ko wa ninu oro re ti o si n bere ohun kan lowo wa eyi ni igboran bi o ba si se wipe awa nikan ni adawa ti ko si iya baba ti ko si awon ibatan ti ko si awon ore igboran aronun pupo bi o ba ri omo ti o nse aigboran ki se ohun nikan ni o nda adase o ni awon ore ti won so fun wipe se o de to be to je pe gbogbo nkan ton so ni won na fe se igboran si bi o ba ri omo ise ti o dabi eni wipe o je alaigboran o dabi eni wipe iru omo ise be o ni ifeyinti o si ni awon agbani ni imoran ti won so fun wipe ko dara bi o ba ngboran ni igba gbogbo wipe a dabi eni wipe o je ode bi e ba si ri enikeni ni igboro ti o nse aigboran o ni awon ti won ma so fun wipe ko se anfani lati gboran si ohun gbogbo ti o n gbo ninu ile olorun bakan na ni bi o ba se wipe ko si iya ko si baba ko si enikeni bi ore ti o n ki won leyin igboran aronu ju be lo sugbon mo je so fun o wipe gbogbo aigboran patapata ni o ni ijiya ninu sugbon anu olorun wa fun awon ti won setan lati fi igboran pipe ba olorun lo mo nfe koko wo awon ti arika ninu iwe mimo gege bi apere rere ti won fi igboran pipe ba olorun lo mo si nfe wo kini ohun iwuri ati ifeyinti ti won ni ti won fi gboran si olorun lenu be ni ise awon aposteli ori ikokanleni ogun lati ese ikewa ni a nka nipa ogbeni kan a o bi si inu igbagbo o je asodi o si je onikupa ni tele tele o je elese ese ti re tile buru pupo pupo o si yangan o sogo ninu iwa ailolorun iwa asodi iwa aigboran iwa ti ija ati ote si oro olorun sugbon nibi ti o tin tesiwaju lati se ilodi ati iwosi si oruko olorun ni osan ojo kan ni Jesu Kristi omo olorun ni o ba pade ni eyi ti awo nigbagbo ma npe ni ikorita nitori wipe olorun bere ipinu lowo re eni yi ni a npe ni Saulu Aratasu, eni ti a mo si Paulu Apostoli leyin igba ti o yi pada bi Olorun ti ba pade be lo nje wo fun Olorun wi pe ninu aimo ni o nse e ti o nse tele tele o si jewo ese re ko fi on ko npamo o gbadura o wo oju Oluwa o bebe lodo Olorun wi pe idariji ati anu ni o nfe ko pe jina ni aran ojise Olorun kan si ti an pe ni Ananias o gbadura fun oju re ti o sokun ti o fo Olorun la asin ni ki o dide ko pe pupo abaptisi re a ri bomi ni oruko baba ni ti omo ati ni ti emi mimo o wa bere lati ma se igboran si Olorun lenu sugbon o di ojo kan ni o ba awon eniyan kan pade awon ti won fe di igboran pipe re lowo mo je so fun o wi pe bi o ti wa bi loni o sese bi o ba ti dele bi o ti ni ipinu wi pe bi o ti gbo oro Olorun ni o n fe se igboran pipe awon ti won ma n ta epo si ala ti o wo awon abati enije awon ti won fe ti ilekun orun ki won si si ilekun orun apaadi sile fun o won ti nduro de o bi o ti ndele ti o fe mura pelu ipinu pelu okan kan lati se igboran pipe be ni won wa ba tun won so pe ah o je ma danwo o je ma gboran si Olorun lenu won si nfe fun ni awon awawi pupo lati ma le se igboran mo je so fun o wi pe Paul yi kan na o ni iru idojuko ati ejakule be ti awon ore ti won so fun wi pe ko ye ki o gboran si Olorun lenu to be sugbon o je eni ti o ni ipinu iru ipinu be ni mo nbe Olorun ni oni wi pe ki o fi si okan eni kokan ninu wa lati ese ikewa ise awon apostoli ori ikokan leni ogun bi a si ti wa nibe le ojo pipo woli kan ti Judea sokale wa ti an pe ni Agabu nigba ti o si de odo wa o mu amure Paul o si de ara re le owo ohun ese o si wi pe bayi le emi mimo wi bayi le awon Jew ti o wa ni Jerusalem yo de okunrin ti o ni amure yi won o si fi le awon keferi lowo nigba ti a si ti gbo nkan won yi ati awa ati awon ara ibe na be pe ki o ma se goke lo si Jerusalem Paul n tesiwaju lati gboran si Olorun lenu o ti gbo ipe o ti gbo ipe nija ti a pe wi pe o ye ki o lo si Jerusalem bi o ti le je wi pe inu ni bi ni po laarin awon Jew si Paul be ni Paul n se okan akin o si ni okan ti o duro sinsin o pinu ninu re wipe ko si ohun ti o ye ipinu ohun wipe ohun ni lati gboran si Olorun lenu ibi ti won wa duro si ibi ti won gbe ni akoko yi ni woli eniyan Olorun ki se keferi sugbon woli eni ti ohun paapa mo nipa eni ti a n pe ni emi mimo o debe o si mu amure Paul o de ara re o wi pe ta le o ni amure yi won ni arakunrin yi ni ah o lo ma se o o ni wahala wa ni waju isoro a po fun nitori wi pe bi o ba gboran si Olorun lenu esu ota emi wa ko ni je ko gbadun asiko si awon Jew ninu won se lodi si pupo pupo eru ba bere si ni ba awon arakunrin arabirin awon ore awon ti o mo Paulu ni won bere si ni so wi pe Paulu ma se lo gbo idahun Paulu ni ese iketala nigba na ni Paulu dahun wi pe ewo le eyin se yi ohun ti o ye ko so fun oni le niyan nigba ti won joko ti won so pe o ya o ipade ebi nitori pe ati gbo pe lagbaja eni ti abi sinu ile igbagbo eni to je pe lati kekere le o ti je afafa ninu esin eni to je pe opolopo wa ni an sore tele omoluabi si ni iwo to ti dagba lagba iwo ti o je opo ninu ijo ati ninu ile a tun gbo wi pe o nlo sibi kan a wa e wale ni ojo isegun ose to koja a o ri e won ni o tun lo sibi kan ton pe ni eko bibeli ewo tun niyan iya ati baba ati awon ojulumo ati awon ibata ati awon ana won si joko won ni ko joko sarin won ni okun le sibe mo lo tun lo se bi awon baba e on gba ti won fe ko ile isin to wa labule yi abi won fi pitan fun eni on lo fi okuta so le sibe baba o si kere ninu ise isin ago church onora awon aga iwasu onoye ti iya eda nbe gba ti won se ikore ni odun to koja abi won kin so fun enkan to nlo nle ni gbogbo won ni won mo pe onigbagbo ni wan ti wa o tun sese ri kan ni asale ojo to ye ko ma simi won tun so pe o nlo si eko bibeli ma gba were mesin o se jeje o awon ti won ba ka bibeli pupo won ma ya were ni sora e bo se ri awon eyan tan gbe bibeli yen o mo ajesa tan je ninu le won awon ni wasu o dun lenu won won ma so fun e wi pe ka ni yawo kan o ka se o gbogbo la mo iyen lo joko ti won fe pa e lokan da igba ti gbogbo ba soro tan patapata iya e wa bere a ma so ko o temi laarin ijo laarin egbe o doju ti mi o n gbe bibeli o tun wa ba je patapata o tun ya oju le elomi kakiri o tun wa asu paga iya je mi bo ba yi pada bi n ba ku ma debe o sogbo gbogbo wa tun kenu ti e awon mi amu ni ti lile elomi to gbon inu wa tun pe si koro ani o ye mi emi na gba ti mo wa ni kekere bo se n gbe mi lokan niyan sugbon se jeje aye gba jeje nsin gba to ba kuro ninu ile isin gba to ba kuro ni awon odo awon egbe boku ba ku fun e ta lo ma ba e debe bo ba je ki awon agba ki won foju si e lara bibeli to n gbe yen abo lowo e o sora e o ni awon eyan ni won penu po na so fun Paulu wi pe ma lo ma gboran si Olorun lenu o wa gu ese iketala nigba na ni Paulu dan wi pe ewo le eyin se yi ti eyin so ku ti e si mu are ba okan mi awon ore igba to ba fe gboran si Olorun lenu won fe mu are ba okan re won ma so ku won ma daya fu o nitori emi ti mura tan adupe lowo Olorun fun eni to mura tan mo si woye wipe ipinu okan ti re ni wipe iwo na ti mura tan wipe ihin rere ti a fi to lenu wo yi wipe oni kuro nbe eko oro Olorun ti o ye koro ti ma tun aye eniyan se ti Olorun se oloju ti o je ki o ri to je ki o ni eti omo ti o ngboran mo gbagbo wi pe oni kuro ninu eko na o se se ki awon eniyan ki won fe se inu ni bi ni ki won fe ja nitori wi pe o fe gboran si Olorun lenu sugbon Paul nso fun won wi pe nitori emi ti mura tan ki se fun dide nikan sosho ki se fun dide nikan sugbon lati ku pelu ni Jerusalem nitori oruko Jesu Oluwa a o ti pe o lati ku wo elegbe wa asaju wa ninu igbagbo eni ti a fe je Jesu Christi kan na ra pada bi a ti ra wa pada awa ti o ni igbala eni ti o mo oro Olorun bi awa na se ngbo oro Olorun ti o pinu ninu okan re ti ko si se iye meji ti o so wi pe bi o se ti ku ni bo ti ya nigba ti a ko le pa ni okan da awa dake ohun ti mo fe ki o se akiyesi niyan ko si bi won se le so oro to ko si bi won se le wijo to pelu re ni ti won ba ri wi pe won o le pa o le okan da won dake sugbon bi o ba je eni ti o de eni ti ko mo Olorun pupo eni ti ko ni ipinu ti o duro eni ti won le deruba ti won le fejumo ti won le so fun won wi pe bo ba gbo ari si o taya e tin ja ti won ti won wa pe pe arabirin o ya ni eko bibeli o to so pe e ma ni so emi nfe o sa ilera fun ara bo ba ti ri pe be ni won tun kenu ti oju be lo bo ba wa ninu awon eni to ranso awon gbogbo egbe won so pe owo ti e nko ta fe fi se irubo ki ka won eyan le ma mu aso mi o ki se irubo mo won wa si shop e mi to ti ranso won ko ra won de pelu egba lo pelu gbo e lowo won so pe oya egbe machine e won gbe lo won gba ton ba se fitina si e ton ba fi e bayi pe a lo lokan e o se ki won na ko lo ba pe ko buru ejo orisha na ajo masin tabi o sese ko ti je pe o tin fe gbe igbese igboran si oro Olorun ninu ise re tabi ni ti igbeyawo re gege bi o ti gbo oro Olorun ni asale yi awon eyan si ma wa bo ba je iyawo to sese de tori wi pe oro Olorun o gba ohun laye lati duro ninu ile e to si tin ka bibeli awon obi iyawo yi won ti pepe o so oko e ibi to n lo yen waria boy to ba ma de a gbe bibeli ru ni ju awon ton ko lohun a kan de ni ta so fun e wi pe o je pale eru e mo pe iwo ni iyawo keji so o bo ba si ti de lo n fun ja mo nu we pe nbo lo tin bo eko bibeli ibi o ni gbe mi pelu e o ton ba ko e lohun wi pe ko wa pe nkan ma soro kan pe boya kin wa wa segbe kan die to ba so be lenu e ma je ka ye le fun e o ti e ti so be o tin so si e lenu wi pe o to be o iwo lo ma mu ipinu wi pe o fe ni igboran pipe si Olorun nigba ti won ba ti ri wi pe won o le pa o le okan da won adake oro si so wipe ife ti oluwa ni ki a se wo galatia ori ikini galatia ori ikini lati ese iketala nitori eyin ti gburo iwa aye mi ni igba tijo ninu isin awon juu bi mo ti se inu ni bi ni si ijo eni Olorun re koja ala ti mo si ba je mo si ta opolopo awon ojugba mi yo ninu isin awon juu laarin awon ara ilu mi mo si ni itara lopolopo si ofin atowodowo awon baba mi eyi ti a ti n se tele tele ni Paul n so fun wa wipe oun paapaa owo fasẹyin tẹlẹtẹlẹ ninu iṣẹ isin ṣùgbọ́n ó ṣe wá láàánú wípé ìsìn àtọwọ́dọ́wọ́ lásán ni ìsìn tí kìí gba nílà ìsìn tí kìí gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ènìyàn ìsìn tí kìí gba ìjẹkújẹ ìmukúmu ìfẹ́kùfẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni ó ní òun ta àwọn tó kù yọ nínú ẹ̀sìn nínú ìṣìnà nínú ìwọ̀ òkùnkùn nínú inúnibíni òun ṣe inúnibíni sí ìjọ ènìyàn ọlọ́run re kọjá ààlà wá wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún ṣùgbọ́n nígbà tí ó wu ọlọ́run ó jẹ́ mọ̀ pé àkókò tí ó wà yìí ó wu ọlọ́run ni ìwọ tó tún wá síhìn tó wá jókòó tó ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣé bí o mọ̀ wípé àwọn ẹgbẹ́ wa bí a ṣe ń sọ̀rọ̀ níhìn-ín báyìí wọ́n wà ní ilé tẹ́tẹ́ wọ́n wà ní ilé ọtí wọ́n mu àmuyíra àmutọ̀sára bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ẹgbẹ́ wa nísinsìnyí bí a bá gbà tá a bá ń kọjá lọ a máa rí nínú wọn ní ẹ̀bá títì tí wọ́n ń jó ìjọ ẹlẹ́yà ìjọ ẹ̀sìn àwọn mìíràn nínú àwọn ẹgbẹ́ wa wọ́n wà ní ilé sinimá tí wọ́n ń wo àwòrán tí àwọn ọmọ èṣù tí wọ́n ṣe fún wọn tí wọ́n ń gba owó lọ́wọ́ wọn owó sì ń bá tẹ́tẹ́ àti ijó àti sinimá àti ọtí àti ìkóbìnrin jọ àti ti àgbèrè ó ń bá a lọ ṣùgbọ́n bó ṣe ti àwa ni ó wu ọlọ́run nínú àánú rẹ̀ ó pè wá ó ní kí a súnmọ́ ọ̀dọ̀ òun mo ń bẹ ọlọ́run wípé oore àánú àti ọwọ́ ìfẹ́ tí ọlọ́run náà sí wa kí ọlọ́run kí ó má jẹ́ kí orí wa kí ó kọ́ ọ́ Paul wá ń sọ wípé nígbà tí ó wu ọlọ́run ẹni tí ó yà mí sọ́tọ̀ láti inú ìyá mi wá tí ó sì pè mí nípa orí ọ̀fẹ́ rẹ̀ láti fi ọmọ rẹ̀ hàn nínú mi kí èmi kí ó lè máa wàásù rẹ̀ láàrin àwọn kèfèrí lójú kan náà èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀ àwọn wòlé ara àti ẹ̀jẹ̀ bàbá ìyá ara ẹbí àwọn àna àwọn ọ̀rẹ́ rẹ àwọn ni ara àti ẹ̀jẹ̀ ó ní lójú kan náà nígbà tí mo ti gbọ́ ìpè nígbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nígbà tí a ti sọ fún mi wípé dìde kúrò nínú ìfọ́jú ọkàn tí ó wà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ kí o gba jésù kristi olúwa gbọ́ kí o sì bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn àgbélébù yìí fún àwọn ẹlòmíràn ó ní lójú kan náà èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀ àwọn ara ó máa ń fa ni àánú a máa ṣe ènìyàn nígbà tí àwọn ara àwọn ọ̀rẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń sọ fún wa wípé ó ti ẹ̀rù ti ìyá ẹ ó ti ẹ̀rù ti àwọn ọmọ tó bí kalẹ̀ ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí láti gbọ́ràn sí ọlọ́run lẹ́nu rówó àti ẹ̀sọ́ tánà ìwọ obìnrin tó sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀ o fẹ́ ṣe àtúnṣe o fẹ́ gbọ́ràn sí ọlọ́run lẹ́nu kí ló fẹ́ jẹ láyé ọ̀dá tá a wà nínú ẹ̀ yìí àbó ò gbọ́ pé àwọn ìjọba pàápàá wọ́n mọ ayé tá wọ́n mọ̀ lára wọn jẹ́ gbàyàn síṣẹ́ ǹsìn iṣẹ́ fátìrì ò tiẹ̀ lè rí iṣẹ́ pé bojú ojí mi kò tiẹ̀ sí nǹkan wọ́n níta ló tún sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀ kan o fẹ́ febi para ẹ o inú ilé tó wà tó ń fún ẹ lóúnjẹ ẹ̀mẹ́ta lóòjọ́ ọmọ nìyí tó bí kalẹ̀ kí ló fẹ́ fi tọ́ wọn ìgbà tó bá ṣe àtúnṣe ìgbésí ayé ẹ àwọn ará àtọ̀rẹ́ nìyẹn àwọn ará àti ẹ̀jẹ̀ tí wọ́n á fẹ́ kí a bá wọn gba ìmọ̀ràn ká gbìmọ̀pọ̀ pẹ̀lú wọn ìwọ tí o ti gbọ́ ìpè láti wọ ìjọba ọlọ́run ìwọ ló sọ fún ọ wípé rárá mo ti dẹrù ìjọba ọlọ́run kalẹ̀ kẹ́nikẹ́ni kó má bá mi tu palẹ̀ mọ́ ní ìṣe àwọn àpọ́stélì orí ìkarùn-ún láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni mo ti ń kà á ìṣe àwọn àpọ́stélì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n wípé àwa kò ti kìlọ̀ fún yín gidigidi wípé kẹ má ṣe fi orúkọ yìí kọ́ni mọ́ sì wò ó ẹ̀yin ti fi ẹ̀kọ́ yín kún jerúsálẹ́mù ẹ sì ń pète àti mú ẹ̀jẹ̀ ọkùnrin yìí wá sí orí wa àwọn ọ̀jọ̀gbọ́n awon igi leyin ogba ninu ise isin sinagogu awon ni won pe awon omo olorun yi awon eni igbala awon ti jesu ti fe eje re ra pada won pe won si arin awujo won wa so fun won wi pe ewo la ngbo te nse yi ewo lo ndanwo yi awa ko ti kilo fun yin ni a si kilo yi gidigidi ki se die a si so fun yin o a te mo yin leti wi pe eko te nko yi o ti leju awon oyinbo ni kan ni won le se iwo eni ta bi dada eni ta bi dada lo nko birin jo ta ko won jo ti won po nle bo fe ke nikan lo pon mi wa re ni pe bo fe ke nikan lo segi wa re ni pe bo be te nikan odun wa ya si yara te lomi iwo ta bi dada awon obi ton fun e lobirin to po won feran eni a se bakunrin kulu o ara eni ti o ti e ti re ni fe iwo ti won si woju e ti won ri pe awon eyan daada ni awon omo luabi gbogbo awon omo luabi ton sun sile oti awon omo luabi ton je ajigbese awon omo luabi ton se fayawo awon omo luabi to je pe inu ese ni won sun ni won je ni won mu won si ma so fun ari pe awon obi e won si je omo luabi pupo o ni won se nfun e won ti e so papa nisin wi pe leri iyawo meje to ti fe ikan tun bo lona bo ba si tin kunle we ninu ile awon isin mi ni won so fun wi pe o ma sorire o eni to mora wo ni mo ri ni waju e yi ninu isipaya laarin ose bo ba ti dele e ko se la le jo dada o nitori wi pe omo po ninu e wọ́n sì máa sọ fún ẹ pé wọ́n fẹ́ràn ẹni ni wọ́n fi ń kọlé ẹbẹ́ wọ́n di wàhálà rò ẹni àìsinmi àìbalẹ̀ àyà àìrójú àìráàyè ni wọ́n ń kọlé ọlọ́run ni àwọn wọ̀nyí wá pọ̀ wípé a ti sọ fún yín wípé ẹ̀kọ́ wò lẹ tún gbédé yìí wípé jésù kan wà níbì kan tó máa ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá ẹ má jẹ́ a tún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín mọ́ o ṣe ẹ wá sọ àwàdí ẹlẹ́ṣẹ̀ ẹ wá mú ẹ̀jẹ̀ jésù yẹn ẹ wá mú wá sórí wa ṣe nsì ó fẹ́ sọ wípé ìwọ ni alára mímọ́ àwàdí ẹlẹ́ṣẹ̀ wọ ẹsẹ̀ ẹ̀kọkàndínníọgbọ̀n ṣùgbọ́n pétérù àti àwọn àpọ́stélì dáhùn wọ́n sì wípé àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ó mà dára láti ní ọlọ́run láti ní ìpinnu láti sọ wípé ní kíkú ní yíyè títí ọjọ́ ayé mi èmi kò gbọdọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ohun tí mo wá ń fẹ́ wádìí ni wípé kí ni àbáyọrí sí ìgbọràn wo exodu orí ìkọkàndínníogún bí a bá gbọràn kí ni èrè rẹ̀ kí ni ó jẹ́ ìní àti ìpín wa exodu orí ìkọkàndínníọgbọ̀n ẹsẹ̀ ìkarùn-ún ǹjẹ́ nísinsìnyí bí ẹ̀yin bá fẹ́ gba ohun mi gbọ́ nítòótọ́ tí ẹ ó sì pa má jẹ̀mú mi mọ́ nígbà náà lẹ́yìn ó jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ nítorí gbogbo ayé ni ti èmi ẹ̀yin ó sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mímọ́ wọ̀nyí lé ọ̀rọ̀ tí ìwọ ó sọ fún àwọn ọmọ ísírẹ́lì nígbà tí a bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti ń fi ìgbọ́ràn pàdé ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ilé a ń di ìṣúra fún ọlọ́run kí ni a ń pè ní ìṣúra bí o bá ti jẹ́ ẹni tí ó ní ohun kan tí ó ṣọ̀wọ́n fún ọ ohun tí ó jẹ́ ìṣúra fún ọ ó jẹ́ ohun tí ó máa ń fún ní ìtọ́jú púpọ̀ gbà tí a bá di ìṣúra fún ọlọ́run a máa tọ́jú wa a máa fún wa ní ohun tí ó yẹ wá ní ìgbà tí ó sì yẹ wá ama dabo bo wa ama fi ishore showa ni exodu ori iketa le ni ogun ni atin ka lati ese ogun exodu ori iketa le ni ogun lati ese ogun kiyesi imiran angeli kan siwaju re lati pa omo leona ati lati mu ode ibiti mo ti pese sile mo n feran leti pe ki Jesu Kristi ki o to faye sile ki o to lo le o so fun awon omo ehin re o si so fun awa na pelu wi pe e ma se je ki okan yi ki o daru e gba olorun gbo e si gba mi gbo pelu wi pe ninu ile baba mi opolopo ibugbe le o wa iba ma se be emi iba ti so fun yin emi si n lo lati lo pese aye sile ni ti mo ba si lo lati lo pese aye sile emi a si tun pada wa wi pe ni bi ti emi gbe wa ke eyin ki o le wa nibe pelu awa n so fun a wi pe ni akoko kan ni igba kan ni aye awon omo Israeli ni awon na ni iru ileri be bi o tile je wi pe ileri yi ko sun mo ti wa ko to ti wa wi pe ile kan wa ti a pe ni ile ileri ile Kenani ti a gba lowo awon kan ti a si nfe lati fun won se o mo wi pe orun rere ti a so pe a fe lo yi ogun logo awon angeli da le jade ninu re esu ati idameta awon angeli le orun ni a le jade a si so fun a wi pe aye ti awon angeli won yi padanu re aye ti o lola aye ti o tobi ni Jesu Kristi ni o lo pese fun wa sugbon olorun so fun awon Israeli wi pe o n fi angeli kan si odo won ti o ma pa won mo le ona ti o si le mu won de ile bi ti won lo angeli ko lo mu awa lo sibi ti an lo nigba ti Jesu Kristi ti o goke lo ti o lo pese aye sile fun ale orun o wa ran olutunu si wa eni ta ma ko wa eni ta ma si wa leti eni ta fi wa mo ona eni ta ma to wa si ona emi mimo o fun wa lati se atona wa lo si orun rere a si n kilo fun a wi pe ki a ma se mu emi olorun binu bi o ba mu emi olorun binu eni ti o se ipase re ti o to si ona lati lo si ijoba olorun lati lo si orun rere ta lo tuku fun o o pari fun eni be ni ese kokan le ni ogun le o wa so fun a wi pe kiyesi ara lodo re ki o si gba ohun re gbo ma se bi ninu mo n so fun a wi pe emi olorun le a fun wa ni igba ti isinsin yi lati se atona wa lati tu wa ninu lati to wa lati je ki o ye wa ona ti a n gba bi a ti n gbo oro olorun emi olorun a ma tan ka ninu okan wa a ma fi oye ese ye wa a ma so pe ma lo sibe omo olorun ki se bayi bo ba ti n fe soro emi olorun a so pe omo olorun ki so be bo ba ti n fe lo raja oja ti o dara emi olorun ninu okan e a ma ta e ninu olorun wi pe ma se be omo olorun ki se be bo ba fe jeun ti aye bo ba fe irin ti aye o fe woso bi ti aye emi olorun ti wa ninu okan re ta ma so fun wi pe ma se be o omo olorun ki se be o eni to ba n lo si ile ti a ti pese sile le orun ki se be bo ba ti n fe gbe iyawo ti o dabi eni wi pe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe o ma dara o bi Samson ti so wi pe e fe fun mi ohun mi gidigidi ti baba ati iya re ti won mo olorun ton so pe o ri eyan laarin awon eniyan olorun lati fe o wa je laarin awon Philistine awon elese awon ota olorun oni rara o e sa fe fun mi ohun mi gidigidi iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e debi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe eni to ba n wa iwa ku wa a ri irikuri nkan to mu eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti se ife ku fe ara lo nti emi olorun osi ko salaye je oloto lati kini ilo sugbon oni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni delila wan so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba in rere gba to ba fe lai gbagbo wa mo ile onisegun won be nbo lagbara e wa a wa be sini so fun eje jesu lagbara mi eh bibeli ni oro olorun ti to ni sona o lagbara mi emi olorun ni eh bo ti so yen be ni esu lo ngba lowo e o wa pa ori e agbara lo gbogbo imisi ti oni tele tele o lo emi olorun lo le lila yi ni o tun so pe Samson ni jidide awon Philistine won do dere won de Samson ni baji o lo won ase bi okunrin temi olorun ba lo o le se bi okunrin won ni to mi ba tesamu o tan ologun aparada ni temi olorun ba lo o to be won yi e mole won ri e mole loju orun wa pade e bo pe Jesu Jesu ani se bo ti komi sile se bo ti fi obirin se bo ti fi dipo mi bo so pe mi mo so kale adabarun a lo ti o a lo n ki gbenu doti se bo ti wonu okunkun lo bo so pe baba sanu fun mi o ti ko anu sile se bo ti lo gbe obirin kan o si ti fi dipo anu ati ore ati ore ofe olorun ni santo ni bajiride o ba mi ara agbara ode ni won mu ni won be si ni fise sin na wa won yoju e mejeji na wa so fun pe o ya won ko ra won jo egbedogun eniyan won ni o ya o ma sere fun wa ah ba ton ba tun bi eni le oti pe orin te ma nko njo sin gba to nlo silesi gba to nso eko asun dabo eh Jesu fejere wa mi Jesu sanu fun panu e mo nbe wa ko ni fun wa gba ta won egbe ninu aye awon oni tete ton ba muti yo ton so pe aha Michael loruko e o ya mbi wa kasa wa kasa 23 fun wa oluwa loluso agutan mi emi ki o se alaini o ti se alaini ndi oti o ti sala ni ni egbe awon ni tete o ni awon omo awon ni awon omo ise ni won so o ni awon ti o ko wale eru won be ro ni lo wa won ni ka ko ni si oni fun won o o de mi o se ko ni si oni ni ile ajeji nbo ni won ti fe lo ko ni si oni ori to tin ko to mu inu re dun ori to nda lara ya ori ihirere nbo lo ti fe lo ko ni Samsoni lo ba sere fun won ekun ba gbon anu ara re se o fowo ba ori re irun ironu pe wada o ti hu lori re o wa so pe olorun mo te mo fowo kan ite orun sugbon mi o le debe bo le kan soso yi mo fe gboran mo fe se ipinu tori pe o ti de ba mi nisisiyi awon to ki mi ni lo tele tele won le tele mi debi awon ton wo aso olo fun mi tele tele gba ti mo ti peyin da ti mo ti ko yin si rere won ti ju mi sile olorun bo ba le sanu fun mi le kan soso yi ti agbara orun agbara ti bori ese agbara ti bori esu agbara ti bori ota agbara ti duro sisin agbara ti le gboran bo ba le pada de le kan soso yi mo fe gboran o wa be si ni gbadura o wa so fun awon ti won dari re o ni ejo e fi owo mi ba awon opo ile mo tun fe dabira fun olorun mo tun fe sise fun olorun mi o kan fe ku ni iku alairise bo se n gbadura yen to ronu po ada to n so fun olorun wipe bo ba le yo mi ninu eleyi o pari bi mo ti e ku nibi o san ki n ku si ni igbagbo o je mo idariji lati orun wa aso mo pe olorun alaanu ni pe bo ba kepe olorun o ni lati gbo bo ti n kepe olorun awon ti won sere awon aborisa se awon okunkun mo tun madura bon re n to n gbadura awon omo ki lo n se won si mo won mo tun mo e o ba be si ni gbadura lese kese ni ina orun agba olorun lo so kale mo si mo gba olorun jelere wipe bo ba so fun olorun wipe iwo na ti sese tele tele iwo na ti pe nda tele tele pe agbara si ti lo bo ba so pe mo fe gboran o di sura fun olorun yo sha nu fun o angeli ni emi olorun.

sọ fún ẹ pé kí a má dàbí sọ́ọ̀lù o ní májẹ̀mú láéláé àna oníṣẹ́. A sọ fún yín pé pátápátá gbogbo àwọn àgùntàn àwọn ènìyàn àwọn tí wọ́n ṣòdì sí ọlọ́run àwọn ọ̀tá ọlọ́run kò pa wọ́n run ó bá lọ. Àwọn ènìyàn náà bá kò tí àgùntàn yìí dá májẹ̀ apá àgùntàn yìí eléyìí dá ọba agági náà jẹ́ ká dá sí ó bá ju ọlọ́run sílẹ̀ ó bá ń gbọ́ ti ènìyàn. Ọlọ́run bá wa lọ sọ fún Samuel pé ó ṣe mí láàánú nítorí mo yan Saul lọ́ba ó ti pẹ̀yìn dá sí mi kò gbọ́ràn sí mi lẹ́nu. Kí ni ẹ̀rí Ọlọ́run nípa tiẹ̀? Ṣé o fẹ́ di ti Samson ni? Àbò tún o fẹ́ di bi Saul? O rántí wípé Saul ni àìgbọ́ràn kan ṣoṣo tó ṣe yẹn ní ìgbẹ̀yìn ayé ẹ̀ ó tún lọ ń wá àwọn àjẹ́ àwọn oṣó káàkiri ó lọ́lọ́run ò dá òun lóhùn ó tún padà lọ ń bọ̀ ríṣà inú ẹ̀ ló kú sí o. Bá a ṣe ń sọ yìí kò fojú rí Jésù kò rí Ọlọ́run. Ó wà nínú ìṣòro nísinsìnyí ṣùgbọ́n bó ṣe tèmi pẹ̀lú ẹni Ọlọ́run fún wa ní àǹfààní ó wu Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nínú àánú nínú ìpamọ́ra rẹ̀ láti pè ọ wá sínú ìhìnrere. Mo ń bẹ Ọlọ́run wípé orí inú ti máa ba tìta jẹ́ kọ́lọ́run mú kúrò nínú ọkàn rẹ̀. Bọ́lọ́run sì ti ń pè wá láti gbọ́ràn lónìí mo gbàgbọ́ wípé gbogbo ọ̀la ń fẹ́ gbọ́ràn. Bó o bá fẹ́ gbọ́ràn wàá sọ fọ́lọ́run ẹ jẹ́ kúnlẹ̀ kí a sọ fún Ọlọ́run pé ẹ̀mí àìgbọ́ràn pátápátá kí Ọlọ́run kí ó yọ ọ́ kúrò. Ọlọ́run ń béèrè ìgbọ́ràn pípé lé ọwọ́ rẹ àti lé ọwọ́ mi képe wá sọ fún Ọlọ́run ohun tí ó bá dàbí ẹni pé ó wọlé ọ̀nà rẹ sọ fún Ọlọ́run wípé ó tún ṣe bí àtúnṣe bá wà lé ọ̀nà rẹ ní ti ìgbéyàwó ní ti iṣẹ́ ṣíṣe ní ti ìwà híhù sọ fún Ọlọ́run ẹ̀jẹ̀ Jésù Kristi wà síbẹ̀ láti wẹ̀ ọmọ ẹ̀mí Ọlọ́run ti ń tọ́ni sọ́nà ẹ̀mí Ọlọ́run olùtùnú ó wà síbẹ̀ láti tọ́ láti ràn ọ́ lọ́wọ́. Láti jẹ́ ìtìlẹ́yìn fún ọ nígbà tí o bá ń gbé ìṣísẹ̀ láti ṣe àtúnṣe. Má jẹ́ kí wọ́n pa ọ́ lọ́kàn dà. Gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu.

Buono!

wípé ta ni ó pè ọ wá? O gbọ́ wípé wọ́n ń pe orúkọ Olúwa. Ìwọ náà pẹ̀lú ọwọ́ ẹ̀tẹ̀, ọwọ́ ẹ̀tẹ́, ọwọ́ ẹ̀ṣẹ̀, ò ń gbé Bíbélì, ìwé Ọlọ́run tó ní àfara ẹgbẹ́ jáde. Kúrò nínú ilé ayé, ilé tí a fi ọwọ́ kọ́, mélòó mélòó ni ilé ọ̀run. Bí ó bá jẹ́ wípé Jésù gbà tí ó wà nínú ayé, ó rí àwọn tí wọ́n wà ní tẹ́ḿpìlì, àwọn tí wọ́n sọ wípé wọ́n fẹ́ sin Ọlọ́run. Bí ìwọ náà ti wá ní òní tó sọ pé o gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ògùn nínú àpò rẹ, pẹ̀lú ìgbàdí nídìí rẹ, pẹ̀lú òrùka ẹ̀rẹ lọ́wọ́ rẹ, ìwọ náà gbọ́ pé wọ́n ní gbé ìwọ náà bá gbé Bíbélì, ò ń sáré bọ̀, bó ló ń lọ, a fẹ́ lọ sin Ọlọ́run ni, àwọn dípà wọ́n gbé tuntun dé o, wọ́n ní kí a ká lọ, èmi náà ń tẹ̀lé wọn lọ pẹ̀lú ògùn dúdú lápò ẹ, èyí tó fi sẹ́nu, èyí tó fi sídìí, èyí tó fi sọ́rùn, èyí tó fi sápò. Ìwọ náà gbé Bíbélì, òde Ọlọ́run wá ní ta nìyí? Èwo ló ń ṣe níhìn-ín? Ẹ lé jáde. Bọ́lọ́run ò tiẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa, àwọn áńgẹ́lì wà ń bí wọ́n mọ̀ ọ́, Jésù wà ń bí. Ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde. Àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ sìn, ṣùgbọ́n tí ìwà ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ wọn ni Jésù mú ẹgba. Jésù tó fẹ́ràn ọmọdé, tó tiẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú, tó sì ní ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́, tí a sì di ẹrù wúwo lé lórí, ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ tí ó rí àwọn kan, àwọn àgàbàgebè tó lé wọn jáde. Bí Jésù bá lé àwọn kan jáde nínú ilé tó wà ní ayé tí a ń pè ní tẹ́ḿpìlì, mélòó mélòó ní ọ̀run? Bọ́lọ́run bá mú tó bá mú sùúrù fún ọ, tí ò tí ní kí àwọn adènà kí wọ́n gbé ọ, kí wọ́n dì ọ tọwọ́ tẹsẹ̀ láti gbé ọ jáde, ó ṣe bẹ̀rù. Èyí tó wà lọ́wọ́ ẹ, èyí tó wà lápò ẹ, kò jùúlẹ̀. Ó sọ fún ọ ní ẹsẹ̀ kejìlá wípé nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn, láti fi ara hàn, èyí tí àwọn ẹlẹ̀sìn ṣe lọ́jọ́ òní nìyí, láti fi ara hàn, láti fi aṣọ hàn, léèsì tuntun tó ṣẹ̀ jáde, ká lè mọ̀ wípé àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀, wọ́n á kó wọ̀. Ìgbà tó wọṣọ tó ló ń bọ̀ nílé Ọlọ́run, gbèsè wà lórí gèlè tó wé, lórí bàtà ẹ gbèsè, ìró ẹ gbèsè, bùbá ẹ gbèsè. Ó wá ń sin Ọlọ́run pẹ̀lú gbèsè lọ́rùn. Aṣọ Kérésìmesì, a ń ṣe ìjáde. Jésù Kristì ta bí, Jésù onírẹ̀lẹ̀, a ń ṣe ìjáde ẹ̀, ìrántí bíbí ẹni tó ní ìrẹ̀lẹ̀, a ń ṣe ìrántí ẹ onírẹ̀lẹ̀ pẹ̀lú ìgbéraga. Wọ́n la ń ṣe ìkórè, ìgbéraga, ìgbèsè. Wọ́n la ń ṣe bàsá, ìgbèsè. Àfẹ́sìnkú, ìgbèsè. Àbímọ, ìgbèsè. Láti farahàn, láti fi aṣọ hàn. A sì ń sọ wípé a jẹ́ onígbàgbọ́, onígbà tó wá láti fi ara hàn níwájú mi, tẹ́lẹ̀ ó béèrè yìí lọ́wọ́ yín. Ṣé Ọlọ́run sọ fún ọ wípé kó tó wá sí òun, kí o kó sínú ìgbèsè aṣọ, ìgbèsè góòlù, ìgbèsè yẹtí, kí o tó lè sin Ọlọ́run? O ní ta ni ó béèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi? Ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀. Èwo lọ̀rẹ́ asán? Owó tó wà lápò ẹ, náírà márùn-ún, mo fẹ́ fún Ọlọ́run. Ojí 100 naira.
Ìwọ náà gbọ́ pé onígbàgbọ́ máa ń san ìdá mẹ́wàá. Èyí tá a gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni lójú títì. Èyí tá a rí he. Tó ẹ ká dá padà fó ní nǹkan. Olówó ń sọkún ìwọ ń yọ̀ nínú ilé ìsìn. Owó mú lára owó olè. O fẹ́ ṣe ìtọrẹ àánú. Wọ́n ẹnìkan tún ti bímọ ẹ wá o. Ẹ̀yìn tí ẹ̀yìn amúludùn. Ẹ̀yìn tí inú yín dùn wípé lágbájá bímọ. Ẹ wá sanwó gbogbo owó olè. Èyí tó jẹ́ pé ṣìnà ló ń ṣe. Tó ń fi ọkùnrin ba ara rẹ̀ jẹ́. Gbogbo owó àgbèrè tí wọ́n kó wá láti ilé àwọn oníregbè. Wọ́n á kó wá sí ilé Ọlọ́run. Owó tẹ́tẹ́ wọ́n á kó wá sí ilé Ọlọ́run. Owó contract èyí tá a fi owó ẹ̀yìn tí a fi gbà á kó wá sí ilé Ọlọ́run. Owó tá a fi ebi pa ìyàwó wa tí ìyàwó mu gàrí táwa mu tí. Owó ọtí tó ṣẹ́kù á kó wá sí ilé Ọlọ́run. Ìjó yẹ ọ̀ lápèjúwe. Ìlú àtẹ́wọ́ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Àwa wá àfẹ́ràn Ọlọ́run. Àásàn dá mẹ́wàá. Àádáwó ọrẹ nínú owó olè, owó jìbìtì, owó èrú. Ṣé Ọlọ́run là ń sìn ni àbí à ń sin ara wa? Ó níta ni ó béèrè yìí lọ́wọ́ yín. Ó ní ẹ má mu ọrẹ asán wá mọ́. Tùràrí já sí ohun ìríra fún mi. Ṣé àwọn ẹlẹ́sìn tùràrí ò ka bíbélì débí ni? Ṣé àwọn tí wọ́n ń lé ẹ̀mí Ọlọ́run jáde pẹ̀lú èéfín? Ṣé wọn kò ka bíbélì tí wọ́n dé Àìsáyà orí kìíní? Àbí wọ́n sìn gẹ́gẹ́ bí ìrònú wọn? Tùràrí já sí ohun ìríra fún mi. Oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ. Èmi kò lè rọ́jú gbà á ẹ̀ṣẹ́ ni. Àní àpéjọ ọwọ́ ni. Ó wá ń sọ ní ẹsẹ̀ kẹẹ̀dógún wípé nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde, èmi ó pa ojú mi mọ́ fún yín. Ẹ̀ṣẹ̀ náà pọ̀. Tí Ọlọ́run fi sọ wípé bí òun ti fẹ́ràn àdúrà tó nì, bí òun ti fẹ́ràn kí àwọn ènìyàn kí ó máa ké pe òun tó nì wípé nígbà tí àwọn wọ̀nyí bá na ọwọ́ wọn jáde, òun pa ojú òun mọ́ fún wọn ní tòótọ́. Nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀, èmi kì yóò gbọ́. A sàn gba àwẹ̀, a sì ń yíra nílẹ̀, a sì ń ṣe ìṣóoru. Síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó ṣe wá títí dé ibi tí gbàtà gbàdúrà títí Tọ́lọ́run ò gbọ́. Labadi Sọ́ọ̀lù kejì la ní Tọ́lọ́run ò bá gbọ́ àwọn àjẹkù nígboro. Àwọn oṣó tí kú tán. Nítorí bẹ́ẹ̀ ẹ bá mi wá wọn káàkiri. Àwọn tí ọwọ́ wọn gbó nítorí pé Ọlọ́run sọ pé òun kò àdúrà. Pé òun ò gbọ́ mọ́. Nítorí bẹ́ẹ̀ àwọn oṣó àti àjẹ tó kù àti àwọn ẹlẹ́bọn lóògùn tó kù ẹ bá mi wá wọn. Ó bá ń sáré káàkiri. Níbo ni ìwọ ọmọ ní oko Abẹ́kúta tán? Bí tó ti ń sáré. Níbo ló mọ̀? Ní agbègbè Ìjẹ̀bú nítorí pé ọ̀tá ò kúrò. O dẹ̀ ti gbàdúrà. O ti gba àwẹ̀. Omi àdúrà o ti mú. Bó jẹ́ wípé ó máa hàn lára ni béèyàn bá máa ń yọkùn lórí omi àdúrà. Ò bá ti yọkùn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó wá ní tí sáàmù ò bá lágbára mọ́. Tí àdúrà ò sì jẹ́ àwọn bàbá àṣàlẹ̀, àwọn balógun, àwọn ẹlẹ́bọn lóògùn wọ́n kù.
bí Saulu ṣe ṣe nìyẹn. Nígbà tí ọjọ́ àti lọ tó súnmọ́ tòsí. Èyí tí ìbá fi ronúpòwàdà. Ó parí iréje rẹ̀ sínú wíwá àwọn oṣó àti àjẹ́. Ó kú sínú ẹ̀ṣẹ̀. Ẹni tí Ọlọ́run fúnra ara rẹ̀ yàn lọ́ba. Ẹni tí ó ti ní ìyípadà ọkàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bí ó bá fi ohunkóhun kún ìgbàgbọ́, àbá ètò ní lọ́wọ́, àbá jẹ́. A kì í fi ohunkóhun kún ìhìn rere. Ó ní ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún pé ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀. Ṣé mo sọ fún ọ? Èyí ni Ọlọ́run kì í fi gbọ́ àdúrà àwọn tí ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀. Ṣùgbọ́n kò mọ níbẹ̀. Ní Isaiah orí 69. Láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin, kíyè sí ọwọ́ Olúwa kò kúrò láti gbani. Bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ṣùgbọ́n àìṣedéédé yín ni ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín. Àti ẹ̀ṣẹ̀ yín ni ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Nítorí ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀. Àti ìka yín fún àìṣedéédé. Ètè yín ń sọ èké. Ahọ́n yín ń sọ ibi jáde. Kò sí ẹni tí ń wá ẹ̀tọ́. Bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́. Wọ́n gbẹ́kẹ̀lé ohun asán. Wọ́n ń sọ èké. Wọ́n lóyún ìkà. Wọ́n ń bí ìparun. Ẹsẹ̀ ìkẹfà. Okùn wọn kì yóò di ẹ̀wù. Èyí ń sọ wípé okùn aláǹtakùn ni gbogbo wàhálà àti eré sísá tí ẹni tí ó ní ọwọ́ àìmọ́ tí ó ṣe pé okùn wọn a kì yóò lè ṣe di ẹ̀wù tí a wọn. Bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ bo ara wọn. Ó sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó ti lè sáré tó. Bó bá raṣọ kò ní bò ó. Bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀. Bó ní mọ́tò yóò ní lè débi tí àlàáfíà ẹ̀ wà. Ó ní iṣẹ́ wọn ni iṣẹ́ ìkà. Ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn. Ẹsẹ̀ wọn sáré sí ibi. Wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run ń tẹnu mọ́ fún wa. Èrò ibini, ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọ́n kò mọ̀. Kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa àlàáfíà. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀, ó ní padà láti wá Ọlọ́run nígbà tí o lè rí i, láti ké pè é nígbà tí ó wà nítòsí. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, àánú wà, nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí. Ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúkù orí 18,
bi o ba gbadura bi elesin yi ti a fe kan nipa re o daju wi pe ni ojo ekeyin abamo ati ose ni o gbeyin fun iru eni be sugbon bi o ba je mara re gege bi elese ati elebi ti o sin fe so fun olorun wi pe o ni owo aimo ati okan ti ko funfun bi o ba ni se awa wi le kan si loni bi o ba ke pe oluwa yo gbo ti re ni luku ori ikeji dilogun lati ese ikewa pe awon okunrin meji goke lo si tempili lati gbadura okan je farisi ekeji si je agbowode eyi farisi dide o si n gbadura ninu ara re bayi pe eyi farisi o dide o si n gbadura ko je gbadura sita sugbon gbadura ninu ara re bayi pe Olorun mo dupe lowo re nitori ti emi ko ri bi awon iyoku o nse awawi o nbo ese re mole o ni emi ko ri bi awon iyoku awon aloni lowo gba awon alaisoto panshaga tabi emi ko ti le ri bi agbowo ode yi emi n gba awe esin awon elomiran koju eyi lo emi n gba awe ni erin meji le ose mo san ida mewa ohun gbogbo ti mo ni ese kerinla mo wi fun yin okunrin yi okunrin keji eyi ti o je agbowo ode sokale lo si ile re ni idalari ju ekeji lo ekeji yi ni farisi mo totan mo ti josin tan ile isin la bi mi si baba mi alufa ni awa la mu ehin rere esin igbagbo lo sabule abule wa awa ni apa iborisarun ni ojo kini ni abule wa sugbon sibe sibe iro kuro lenu e eke sise ko kuro lenu e siseyun ko kuro lowo e owo eyin ko kuro ninu owo e sibe sibe ajo ara re loju nitori iwe owe so fun wa ori ogbon ese keji la wi pe iran kan wa iran awon eniyan kan wa ti o mo le oju ara re sugbon a ko ti wenu kuro ninu eri re eje Jesu Kristi nikan lo ma nwe eri gbogbo nu kuro ni igbesi aye wa bi o ko ba ni idani loju wi pe eje Jesu Kristi ti we o ni ohun to le se awon miran saju wa won ti gbo iru oro yi won si ti se ohun ti o ye lati se bi iwo paapa ba tele apere rere be o daju wi pe eje Jesu o si wa sibe sibe lati wa lati we eri ati aba won gbogbo nu kuro owe ori ikeji dilogbon ese ketala eni ti o bo ese re mole ki o se rere sugbon eni keni ti o jewo ti o si ko sile yo ri anu ebukun ni fun eni ti o beru ni igba gbogbo sugbon eni ti o ba se aya re le ni yo subu sinu ibi bi o ti gbo oro Olorun loni ti o si mo wipe eje Jesu ko ti we ese renu
nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ̀ jẹ́ aláìmọ́ síbẹ̀, ó sì ṣetán láti tú ọkàn rẹ̀ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́. O sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti orí ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Aísáyà orí 65:1, ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje wípé ẹ wá Olúwa. Nígbàtí ẹ lè rí ẹ pé nígbàtí ó wà nítòsí, jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá, èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀. Ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìí ná. Èèyàn búburú wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ lójú. Bí wọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ dójú ẹ. Ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Ó wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa, jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún, àti sí Ọlọ́run wa yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, a sì di mímọ́. Ní Aísáyà orí 1 ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 18, wá nísinsìnyí kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣẹ sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà.
ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí kẹẹ̀dógún. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere. Àǹfààní wà fún ọ lónìí láti ké pe Ọlọ́run, láti sọ fún Ọlọ́run wípé mo fẹ́ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n sì kọ́ sílẹ̀. Jọ èyí kọjá pé àtijọ́ máa ń péjọ ń bí ni láti ọjọ́jọ́ Monday. Kò sí ìpàdé tán ṣe ń bí láti ìgbà tán ti bẹ̀rẹ̀ tó ṣẹ̀yìn mi. Ọmọ mi pàápàá ó ń wá síbí. Ọmọ mi wà nínú ẹgbẹ́ akọrin yín. Kò sí ohun tán fẹ́ ṣe níbi tí mi ò mọ̀ nípa ẹ̀ ìyẹn kọ́ la ń sọ o. Ìgbà tó mọ̀ nípa gbogbo ẹ̀, irọ́ ẹnu ẹ, ìwà tó wà nígbèsè ayé ẹ, ìkórira, ọ̀tá tó yàn pẹ̀lú ẹnìkan, adìẹ dà mí lóògùn nù, màá fọ lẹ́yìn. Ìwà ìgbẹ̀san tó wà nígbèsè ayé ẹ̀ ń kọ́, ìyẹn la ń sọ nípa ẹ. Pé bí o bá tọ Ọlọ́run wá, bí o bá fẹ́ tan ara rẹ jẹ, bó o bá fẹ́ pòfo tó sì fẹ́ pàdánù lọ́jọ́ ìkẹyìn, ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wà á ṣe tí ẹ sílẹ̀, wà á sì sọ fún Ọlọ́run wípé mi ò fẹ́ pàdánù o. Àbára ẹni tó fẹ́ pàdánù, pé mi ò fẹ́ pòfo lọ́jọ́ ìkẹyìn. Ohun tí kì í jẹ́ kéèyàn pòfo lọ́jọ́ ìkẹyìn kì í ṣe káàdì tá a fi ṣe baptism fún wa, ìtẹ̀bọmi. Bó jẹ́ ẹnìkan la ní, iná jó àwa pàápàá. Èyí kì í jẹ́ kéèyàn pòfo ni pé a kúnlẹ̀, a sọ fọlọ́run tẹdùntẹdùn pẹ̀lú ọkàn tòótọ́ wípé a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa a sì kọ́ sílẹ̀. Bá ti ń jẹ́wọ́ ta ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ta sì ń gba Ọlọ́run gbọ́ wípé ó rán Jésù láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló wá ń jẹ́rìí pẹ̀lú ẹ̀mí wa wípé a di ọmọ Ọlọ́run. Ìwà wa yí padà. Bá a ti ní ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀, bá a ti yan ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tí a kì í kí, ìfẹ́ á wọnú ọkàn wa lọ. Ìfẹ́ Jésù, ìfẹ́ Ọlọ́run á tàn ká ókan àyà wa. Ẹni tá a ti bá ya odì tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa wa káàkiri láti kí i. À parí ìjà tó wà láàrin àwa àti tí wọ́n wà ní agboolé wa. Ìyẹn là ń pè ní pé èèyàn di ọmọ Ọlọ́run. Láti di ọmọ Ọlọ́run yìí, a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa á kọ́ sílẹ̀. A sì gba Jésù ní olùgbàlà wa. Nítorí ó sọ wípé àwọn tí ó gba Jésù, èyí wà ní Jòhánù orí kínní ẹsẹ̀ kejìlá, wípé ṣùgbọ́n iye àwọn tí ó gba Jésù, àwọn ni ó fi agbára fún. Agbára yìí ni ìwé ẹ̀rí tí a ní wípé a ní ìgbàlà. Àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́, àwọn tí a bí, ìṣe nípa ti ẹ̀jẹ̀ tàbí nípa ti ìfẹ́ ara, tàbí bẹ́ẹ̀ ni kì í ṣe nípa ìfẹ́ ti ènìyàn bí kò ṣe nípa ìfẹ́ ti Ọlọ́run. Nígbà tí a bá gba Jésù sínú ọkàn wa, lẹ́yìn tí a ti jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí a rántí, tí a sì ní kí Ọlọ́run kí ó fi ẹ̀jẹ̀ Jésù kí ó fi wẹ̀wánù láti sọ wá di ọmọ rẹ̀, ìyípadà tuntun á dé bá ìgbésí ayé wa. Ayé wa yí padà, ọ̀rọ̀ ẹnu wa yí padà, ìwọṣọ wa yí padà, ìrìn ẹsẹ̀ wa á yí padà. Bó ti jẹ́ inú ilé àwọn ọlọ́tí là ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ò tún yabẹ̀ mọ́. Bó jẹ́ iṣẹ́ tẹ́tẹ́ níṣẹ́ wa, a ò tún ta tẹ́tẹ́ mọ́. Bó sì jẹ́ wípé ojoojúmọ́ la lọ máa ń wo sinimá, eré àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn kò níbì kan lọ. Lẹ́yìn tí a bá ní ìgbàlà, a ò tún tẹbẹ̀ mọ́. Ó di kí a máa ka Bíbélì. Bí a ò lè ka Yorùbá tí a ò lè ka Bíbélì, ó di kí a máa wá àwọn ọmọdé tí wọ́n lè ka Bíbélì kán máa kà á sí wa létí. Ó di kí a máa sọ pé jọ̀ ọ́ orí ibi tán pè bá mi kọ́ sílẹ̀. Ó di kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó di adùn
lé ẹnu rẹ o di ki o gbé bíbélì rẹ ki o ma lọ bá àwọn ẹlòmíràn wípé ẹ gbọ́ tọlọ́run ẹ kọ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ wá jésù ẹ sì ní ìgbàlà o di pé kí o ma sọ ẹ̀rí rẹ fún àwọn alẹ́dúgbò fún àwọn oníbi iṣẹ́ tí wọ́n ma sọ pé nígbà wo ni lágbájá di oníwàásù ìwọ kọ́ ló ń ṣe ẹ̀mí ọlọ́run tó wà nínú ọkàn ẹ ni kì í gbé jẹ́ bí o bá ti di ẹni ìgbàlà ni ẹ̀mí ọlọ́run yẹn ni a máa sọ fún ẹ pé sọ̀rọ̀ ọlọ́run fún lágbájá parí ìjà pẹ̀lú lágbájá ohun tó ti jí lọ́wọ́ lágbájá dá padà agbára á sì wà láti lè ṣe irú gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé o ti di ẹni ìgbàlà ìwà ẹni bẹ́ẹ̀ ni a ṣe àpèjúwe ní orin dáfídì láti ẹsẹ̀ ìkejì ẹni tí ó rìn déédéé ó di kí irú ènìyàn bẹ́ẹ̀ kí ó máa rìn déédéé ó di kí ó máa ṣiṣẹ́ òdodo ó di wípé kí ó máa sọ òtítọ́ inú rẹ̀ ó di pé kó má lè purọ́ bó jẹ́ ọmọdé ni bí àwọn àlejò tí wọ́n ń wá bàbá bọ̀ tàbí àwọn olówó ìrẹsì ni wọ́n wá màmá bọ̀ tán sọ pé màmá ń kọ́ màmá sọ pé mi ò sí nílé o ọmọ tó ti nígbàlà a ní màmá jọ èyí tí mo ṣe ní iṣẹ́ ìránṣẹ́ èṣù ó tó mi ò lè sọ bẹ́ẹ̀ mọ́ mo ti ní ìgbàlà màmá wà nílé màmá wọ́n ń bèrè yín o ó sọ òtítọ́ inú rẹ̀ bí obìnrin bá wá mo fẹ́ràn rẹ ni mo fẹ́ fẹ́ òtítọ́ inú mi ni pé mo ti níyàwó nílé o ká lọ olú àkọ́bí ọmọ mi nìyẹn sá padà o mi ò fẹ́ ìyàwó kejì ẹni tó bá ti nígbàlà a máa sọ òtítọ́ inú rẹ̀ ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn ǹjẹ́ o gbọ́ pé lágbájá ó tún ti ṣe báyìí mi ò fẹ́ gbọ́ òtí jésù ni mo fẹ́ gbọ́ ẹni tó nígbàlà kì í sọ̀rọ̀ ẹnikẹ́ni lẹ́yìn tí kò ṣe ibi sí ẹni kejì rẹ̀ tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀ lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn èyí sọ pé kì í tún ní ohunkóhun láti ṣe pẹ̀lú ìdòwòpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ àwọn ènìyàn kénìyàn kì í bá wọn ní iṣẹ́ òwò papọ̀ ṣùgbọ́n a máa bu ọlá fún ẹni tí ó bẹ̀rù olúwa ẹni tí ó búra sí ibi ara rẹ̀ kí náà ń pè bẹ́ẹ̀ ẹni tó kúnlẹ̀ tó sọ wípé ọlọ́run pé títí màá fi ojú mi rí jésù ọ̀rọ̀ ìdíbàjẹ́ kò ní tẹnu mi jáde títí màá fi ojú mi rí jésù owó ẹ̀yìn mi ò jẹ́ fún ẹnikẹ́ni mọ́ títí màá fi ojú mi rí jésù ìlòpẹ̀ pẹ̀lú ìyàwó oníyàwó tàbí obìnrin mìíràn tí kì í ṣe ìyàwó mi láé mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n lẹ́yìn tí o bá ti ṣe ìpinnu bẹ́ẹ̀ ni ó ṣeéṣe kí o fẹ́ wá iṣẹ́ wọ́n á sọ fún ẹ pé ní orílẹ̀-èdè wa yìí ó ń wá iṣẹ́ ó mọ bọ́n ti ń ṣe ni mo mọ bọ́n ti ń ṣe mi ò ṣe bẹ́ẹ̀ mọ́ ni o ò ríṣẹ́ ìgbà náà tàbí kó wáṣẹ́ lọ síbi kankan sọ pé iṣẹ́ wa ṣùgbọ́n ṣé o ti rí ọ̀gá wa mo ti rí wọn ìyẹn kọ́ là ń sọ a mọ̀ pé o rí wọn ní ibi iṣẹ́ ṣùgbọ́n ṣé o ti rí wọn lé báwo ọmọdé ni ọ ni o mọ bọ́n ṣe rí àgbàlagbà wà ní ó ti bébí máa pa mí kú mo ti búra síbi ara mi ò sì ní yí padà àwọn tó fẹ́ lọ sọ́run nìyẹn òun ló sọ wípé ẹni tí ó búra sí ibi ara rẹ̀ tí kò sì yí padà tàbí tó sọ pé láé mi ò jẹ́jẹ́ gbèsè léèsì mọ́ tàbí pé olókùú sì kú òkú ti kú láti ọdún mẹ́wàá sẹ́yìn bàbá ń joró lọ́rùn àpáàdì àwa láyé o bá ti ní náírà méjì tó tún lè wá ń jẹ wàá pè wọ́n jọ mo fẹ́ ṣèrántí bàbá tó kú ń jọ sí wọ́n tún mú aṣọ wọ́n tún máa pa màálù
baba sunkun eyin re rin ṣugbọn pe eni to ti do ni igbagbọ pe o ti o bon se loju ile wa ti lekun e wa ma ka bibeli won kan lekun nje wo yo gba were mesin be ni oni paul ori e baje e ko akoju ba lori je bon se nso fun to ajogun gbala niyan won so fun jesu won duro ni ta won ni kan ba wa mu ase o de ti di ta seju mo se nso fun awon to nlo sorun niyan ṣùgbọ́n ìwọ tó ti búra sí ibi ara rẹ wípé rárá o mi ò tún jẹ́ bá wọn lọ́wọ́ nínú irú nǹkan bẹ́ẹ̀ kò sì yí padà ẹni tí kò fi owó rẹ̀ gba èlé àwọn alájọ jọ mo fẹ́ ra maṣíìnì ìránṣọ ká máa da ọkọ fún ẹ ní náírà márùn-ún wàá lọ fi náírà kan dá àjọ ó lè wàá fi náírà mẹ́rin ra oúnjẹ tí ó yẹ kí náírà márùn-ún kí ó rà gbà tán máa kó àjọ tán bá ti kó àjọ tó ti gba ọgọ́rùn-ún náírà tó ti ra nǹkan tó fẹ́ rà ó yá wàá sílé ẹ wàá lọ síbì kan ní kétu tí ò sẹ́ni tó mọ àdírẹ́sì ibẹ̀ lágbájá tó kó àjọ ńkọ ó ti kúrò ńlù lágbájá yìí dẹ̀ ni ìtẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣì ó gbàdúrà ju kíni lọ ìwà ó lè kò sì kúrò lọ́wọ́ ẹ̀ onígbàgbọ́ kì í bá wọn dájọ́ báǹkì wà wọ́n máa ń fowó pamọ́ sí ọgbọ́n ayé ni ìrìn ayé àti ọ̀nà ayé sì ni àwọn àjọ wọ̀nyí ó ní ẹni tí kò fi owó rẹ̀ gba èlé iṣẹ́ tèmi ń ṣe ni pé kí n máa yá wọn lówó a kò gbowó jọ a gba ọgọ́rùn lọ́wọ́ lágbájá ọgọ́ta lọ́wọ́ lágbájá ìgbà lọ́wọ́ lágbájá a kún ọjọ́ bó bá ti fẹ́ yá ìgbà pọ́hùn a ní èlò ló máa san lórí ẹ̀ lẹ́yìn oṣù kan a yá ẹ pẹ̀lú owó èlé iṣẹ́ tó ń ṣe lọ́jọ́ ayé ẹ̀ nìyẹn onígbàgbọ́ kọ́ yẹn ọ̀lẹ́ kò lè ṣiṣẹ́ kò lè dáko kò lè ránṣọ òun ló máa kó account káàkiri iṣẹ́ kọ́ yẹn a kì í bá onígbàgbọ́ nírú ipò bẹ́ẹ̀ ó ní kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀ ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé mo gbàgbọ́ wípé o wá síhìn lónìí torí pé o fẹ́ wọ ìjọba ọ̀run ọlọ́run ò wá lónìí láti dá wa lẹ́jọ́ ọjọ́ ọ̀dájọ́ wà níwájú èní jẹ́ ọjọ́ àánú èní jẹ́ ọjọ́ ẹ̀bẹ̀ èní jẹ́ ọjọ́ àdúrà èní jẹ́ ọjọ́ ká lè kégbe pé jésù wípé ṣàánú fún mi èmi ẹlẹ́ṣẹ̀ gba mí mo ṣe ríra mi ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti ń ṣògo wípé gbangba la máa jọ déjọba ọ̀run ṣùgbọ́n mo dúpẹ́ pé jésù ò bá mi ní ipò àìmọ̀kan ṣùgbọ́n lónìí gbogbo ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ mi pátápátá mo fẹ́ jẹ́wọ́ mo fẹ́ kọ̀ọ́lẹ̀ má tanra ẹ̀ jẹ́ o bó bá mẹ̀bí ẹ tó gbàdúrà tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó kọ̀ sílẹ̀ ọlọ́run á dáríjì ọ́ ṣùgbọ́n tó bá lọ sórí eékún ẹ tó ń gbàdúrà pé ọlọ́run àwọn oṣó ni ò jẹ́ kí tèmi dáa ìwọ nìkan ló wà nígboro táwọn oṣó ń lé táwọn àjẹ́ ń lé ìwọ nìkan náà rí ni bí ò bá ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ ṣé wọ́n á rí ẹ ọlọ́run bàbá mi ni ò dáa bàbá ẹ ò dáa lóòótọ́ ìwọ dáa àwọn èèyàn náà jẹ́ kí n gbádùn ìwọ pàápàá fẹ́ gbádùn ẹni tó ń dẹ́ṣẹ̀ ṣó fẹ́ gbádùn bó o bá ní ṣe àwáwí bó o bá ní sọ pé ọ ló jàre ìgbà tọ́lọ́run sọ pé o jẹ̀bi tọ́lọ́run bá dá ẹlẹ́bi ta ni ẹ́ láti ṣe àwáwí tó bá sọ fọlọ́run pé ọlọ́run mo jẹ̀bi mo gbé ṣùgbọ́n ìwọ lè gbà mí a gbà ọ́ adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ gbogbo ègún tó wà lórí ilé ẹ lórí iṣẹ́ ẹ lórí ọmọ a ká a kúrò pátápátá a fi ẹ̀jẹ̀ jésù kristi wẹ̀ ọ́ torí pé
Johannu sọ fún wa pé wo ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ẹni tó kú ọ̀ṣẹ̀ aráyé lọ ó lè kó tiẹ̀ lọ lónìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bí o bá fi tọkàn tọkàn pẹ̀lú ìkáàánú kọ gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, àánú Ọlọ́run dájú lórí rẹ, nítorí ẹnikẹ́ni tí o bá ké pe orúkọ Olúwalẹ̀ àgbàlá, bí o bá jẹ́ ké pè é pẹ̀lú ọkàn òtítọ́, pẹ̀lú ọkàn ìrònúpìwàdà, pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀, ké pè é. Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, ìwà ìbàjẹ́ tó wà nínú ayé asán ni, fàájì tó wà nínú ayé asán ni, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí àwọn nǹkan asán wọ̀nyí,

Sia vuole mo sei wokita e di alaisce sile. Se irọ́ àti èké ti kúrò ní ẹnu rẹ. Àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀, láti ní ilé, láti ní owó, láti ní ìyàwó. Bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run, yẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́. Ẹ̀jẹ̀ Jésù yóò sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá. Má ṣe jẹ́ aláfara. Kí o má bàa pòfo, kí o má bàa pàdánù ìjọba ọ̀run.

jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá, kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

yẹ̀wò gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí o rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá o ní padà. Bí àwọn ẹlẹ̀sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ púpẹ̀ aláàánú ni, olóore ọ̀fẹ́ sí ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipé ó ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò jẹ́ ṣèké, ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kìí ṣe kènìyàn. Gbàgbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè a fi gbàgbọ́, ẹnu lè a fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́,
àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bojú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sèso. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kìí ṣe ọkàn ìdíbàjẹ́, kìí ṣe ọkàn tí ó ń dágunlá, kìí ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kìí sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan-an ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́, tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀, àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, a bẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn áńgẹ́lì
ti won teriba fun iwo ti o se keri iwo to je pe bi o ba pa ko se ni to le so di aye iwo ti agbara re ko lopin abe wi pe agbara re bi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won ki o le gberi mo ni oruko Jesu se ise agbara re ni okan won je ki ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo e pe won ti je oko si ti dariji je ki ori fun enikokan ati olukuluku ti o ni

0: agbára Jésù ti yí wa padà. A sì ń bẹ̀ wípé ẹ̀mí rẹ, ẹ̀mí mímọ́ ni. Jẹ́ kí o máa jẹ́rìí nínú ọkàn wa. Wípé a ti di ọmọ Ọlọ́run. A sì bẹ̀ wípé ìhì rere tòótọ́ níbikíbi tí a bá lọ. Jẹ́ kí ó wà ní ẹnu wa. Ní ojoojúmọ́, jẹ́ kí a máa kéde ìhì rere. Kí a sì máa sọ fún àwọn ẹlòmíràn tí ó ń bọ̀ lẹ́yìn wípé ọ̀nà ìgbàlá wà. Bí a bá sì ti ń sọ fún wọn, tí a sì ń gbàdúrà pẹ̀lú wọn, tí a ń tọ́ wọn sọ́nà, à ń bẹ̀ wípé ẹ̀mí kan náà tí ó ṣiṣẹ́ nínú ọkàn wa, agbára ẹ̀jẹ̀ kan náà tí ó ṣe ìyípadà nígbèsí ayé wa, ọ̀rọ̀ kan náà tí ó mú ìyípadà rere dé bá wa, jẹ́ kí ó ṣiṣẹ́ ní ọkàn wọn pẹ̀lú. A dúpẹ́ pé o ti gbọ́. Ǹjẹ́ ìbùkún tí a ti ń pàdánù rẹ̀ láti ẹ̀yìn wá nítorí àìmọ̀kan wa, nítorí àìgbọ́ tirẹ, nítorí àìju ẹ̀ṣẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, gbogbo àwọn ìbùkún bí ìlera, bí ìwòsàn, àánú rẹ tó ti jìnà sí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, nísinsìnyí bàtà ti bá Jésù dọ́rẹ̀, tí a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí a ti di ọmọ èrò ìjọba ọ̀run, a ń bẹ̀ wípé gbogbo ìbùkún tí ó ti fà sẹ́yìn kúrò lọ́dọ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, yẹ kí wọn kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Gbogbo àlákàlà, orunkorun, iṣẹ́, àṣekára, láìrí èrè nídìí ẹ̀, owó tí a ń gbà sí ajáde àpò, ọ̀nà tó ń lé wa, ilẹ̀ tó ń nà wá, a bẹ̀ wípé gbogbo ẹ̀ pátápátá lé wọn kúrò lẹ́yìn wa ní orúkọ Jésù. Láti ìsinsìnyí lọ, jẹ́ kí àlàáfíà rẹ kí ó wà ní ọkàn wa, jẹ́ kí ìlera rẹ kí ó wà ní àgọ́ ara wa, àti ìwà mímọ́ àti àlàáfíà jẹ́ kí ó máa bá wa gbé. A dúpẹ́ lọ́wọ́ rẹ wípé o ti gbọ́ tiwa, nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristo Olúwa wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, pẹ̀lú ọkàn ìrètí ni a fi tọ̀ yín wá ní àṣálẹ́ yìí, ní ìgbàgbọ́ wípé ẹ ó tọ wá sí ọ̀nà, àti tí wípé ẹ ó kọ wá ní ọ̀rọ̀ yín, ẹ ó sì jẹ́ kí a lè jẹ́ ẹni tí ó fẹsẹ̀ múlẹ̀ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ láti jẹ́ alábápín pẹ̀lú àwọn tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú ìhìn rere, ẹ jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ìmọ́lẹ̀ láti òkè wá yóò tàn sí ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí a ti ń kà á, gẹ́gẹ́ bí a ti ń gbọ́. A bẹ̀ yín wípé òye yóò yé wa, ọgbọ́n yóò jẹ́ tiwa, ìlànà yín yóò sì jẹ́ ohun tí a mọ̀ dájúdájú, tí ó sì jẹ́ oore ọ̀fẹ́ fún wa láti tẹ̀lé ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé nísinsìnyí kí ẹ̀mí yín kí ó jẹ́ olùkọ́ fún wa, ẹ ṣàánú fún wa, ẹ tọ́ wa sí ọ̀nà kí a sì lè ní oore ọ̀fẹ́ láti tẹ̀lé títí dé òpin. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Lónìí, ẹ̀kọ́ wa ni a ó rí nínú ìwé Kólósè, orí kìíní, ẹsẹ̀ ìkẹsàn-án ni a ó máa wò ní fínífíní. Kólósè, orí kìíní, ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín, pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí. Lónìí ni a ń wo ohun tí Pọ́ọ̀lù ìránṣẹ́ Ọlọ́run apostoli fún àwọn kèfèrí tí ó ṣe fún àwọn ará Kólósè nípa wípé ó ń gbàdúrà fún wọn. Láti ẹsẹ̀ tí a kà yìí ni a ó ti rí kókó ọ̀rọ̀ wa tí ó dúró lórí àdúrà fún àwọn onígbàgbọ́. Bí a ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀,

gbàgbọ́. A sì ti rí i bí Paul ti ń ṣe akitiyan láti gbàdúrà fún àwọn arákùnrin arábìnrin olóòótọ́ ní Kolose. Èyí sì jẹ́ ìṣírí, àpẹẹrẹ àti ìpèníjà fún olúkúlùkù wa láti máa gbàdúrà fún gbogbo àwọn ènìyàn, pàápàá jùlọ fún àwọn olóòótọ́, arákùnrin àti arábìnrin. A sì ti rí i bí ó ti ń pè wá níjà wípé a ní láti jẹ́ ẹni tí ó mọ ìfẹ́ Ọlọ́run, àti ní ohun gbogbo tí a fẹ́ ṣe, ó yẹ kí a fi ìwọ̀n ìfẹ́ Ọlọ́run dúró lórí wípé ǹjẹ́ bí a bá ṣe nǹkan wọ̀nyí tàbí tí a bá tẹ̀sí ọ̀nà yìí, yóò jẹ́ ìrànwọ́ fún wa láti wà nínú ìfẹ́ Ọlọ́run nípa wíwà ní mímọ́ ní àìlábùkù níwájú Olúwa. A sì ti rí i wípé a nílò ọgbọ́n àti òye nípa àti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá. Bí a bá sì ní Kristi, tí a ní ọ̀rọ̀ Ọlọ́run, tí a sì ń gbàdúrà wípé kí Ọlọ́run kí ó máa kọ́ wa síwájú àti síwájú sí i, ó dájú wípé ọgbọ́n àtòkè wá yóò jẹ́ tiwa. Nísinsìnyí, a ó dìde dúró. Àwọn ohun tí a ti kọ́ lónìí, a ó mú un lọ síwájú Olúwa wípé kí Ọlọ́run kí ó jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí ó ṣe wá láǹfààní. Ìwọ tí ó dàbí ẹni wípé o kò tíì ní ìgbàlà Ọlọ́run, ó yẹ kí o ké pe Olúwa. Ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìgbàlà Ọlọ́run nínú ọkàn rẹ. Tàbí ìwọ tí o kò fi ara rẹ sí kíka ọ̀rọ̀ Ọlọ́run, kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí o fi ara rẹ sí kíkọ́ àti kíka ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tí ó dàbí ẹni wípé iná ìgbàgbọ́ rẹ ń jó rẹ̀yìn, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ múra. O fẹ́ jẹ́ ẹni tí ń gbàdúrà nígbà gbogbo, ẹni tí ń gbàdúrà déédéé àti nígbàkúùgbà. O fẹ́ mọ ìfẹ́ Ọlọ́run, o sì ń fẹ́ agbára láti lè ṣe ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé rẹ. O sì ń bèrè fún ọgbọ́n wípé Ọlọ́run fún ara rẹ̀ yóò fún ọ ní ọgbọ́n àti òye láti rìn gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìlànà Ọlọ́run. Bí a bá gbàdúrà tí a sì ké pe Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́ tiọ wa. Báwo ni ìgbésí ayé àdúrà rẹ ti rí? Báwo ni o ṣe jẹ́ olóòótọ́ tó nípa àdúrà ní ìgbésí ayé ìgbàgbọ́ rẹ? Sọ fún Ọlọ́run pé kí ó sọ ọ́ di alágbára nínú àdúrà gbígbà. Bí ìlérí Ọlọ́run mú, ó ṣèlérí wípé òun yóò gbọ́ tiwa bí a bá ké pè é. Má ṣe jẹ́ àmọtara ẹni nìkan nínú àdúrà gbígbà. Kún fún àdúrà àti ẹ̀bẹ̀ fún àwọn ẹlòmíràn pẹ̀lú.

Epísítélì kínní ti Jòhánù sí ènìyàn gbogbo, orí ìkẹta. Ẹ wo irú ìfẹ́ tí Bàbá fi fẹ́ wa tí a fi ń pè wá ní ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a ṣáà jẹ́, nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ̀ ọ́. Olùfẹ́, ọmọ Ọlọ́run ni àwa ṣe ní ìsinsìnyí, a kò sì tíì fi hàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, a wo ara rẹ̀ mọ́, àní bí òun ti mọ́. Ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀, ó ń rú òfin pẹ̀lú, nítorí ẹ̀ṣẹ̀ ni rírú òfin. Ẹ̀yin sì mọ̀ pé òun farahàn láti mú ẹ̀ṣẹ̀ kúrò, ẹ̀ṣẹ̀ kò sì sí nínú rẹ̀. Ẹnikẹ́ni tí ó bá ń gbé inú rẹ̀ kìí dẹ́ṣẹ̀, ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀ kò rí, bẹ́ẹ̀ ni kò mọ̀. Ẹ̀yin ọmọ mi, ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn yín jẹ. Ẹni tí ó bá ń ṣe òdodo, ó já sí olódodo, gẹ́gẹ́ bí òun ti ṣe olódodo. Ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ ti èṣù ni, nítorí láti àtètè kọ́ ṣe ni èṣù ti ń dẹ́ṣẹ̀, nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ èṣù run. Ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run bí kìí dẹ́ṣẹ̀, nítorí tí irú rẹ̀ ń gbé inú rẹ̀ kò sì lè dẹ́ṣẹ̀, nítorí pé a ti pa Ọlọ́run bí. Nínú èyí ni àwọn ọmọ Ọlọ́run ń farahàn.